0: e ma se ife olorun lati inu wa e ma fi inu rere sin bi si oluwa ki si se si eniyan bi eyin ti mo pe ohun rere kon rere ti olukuluku ba se o na ni yo si gba pada lodo oluwa iba se eru tabi ominira ati eyin oluwa e ma se nkan na si won e ma din beru yin ku bi eyin ti mo pe oluwa eyin ti kara yin sin be ni orun ko si si ojusaju eniyan lodo re lakotan ara mi eje alagbara ninu oluwa ati ninu agbara ipa re e gbe gbogbo ihamoro olorun wo ki eyin ki o le koju ija si arekereke isu nitori pe ki ise eje ati eran ara ni awa n ba jija kadi sugbon awon ijoye awon olola awon alase bi okunkun aye yi ati awon emi buburu ni oju orun nitori na e gbe gbogbo ihamoro olorun wo ki eyin ki o le duro tiri si ojo ibi nigba ti eyin ba si ti se ohun gbogbo tan ki e si duro e duro nitori na leyin ti e ti fi amore otito di egbe yin ki e si ti di igbaya ododo ni mora ki e si ti fi imura yin rere alaafia wo ese yin ni bata leke gbogbo re e mu apata igbagbo nipa eyi ti eyin o le ma fi pana gbogbo ofa ina eni ibi ni ki e si mu asibori igbala ati ida emi ti se oro olorun pelu gbogbo adura ati ebe ni ki e ma gbadura nigba gbogbo ninu emi ki e si ma sora si ninu iduro sinsin gbogbo ati ebe fun gbogbo eniyan mimo ati fun mi ki a le fi ohun fun mi ki emi ki o le ma fi igboya ya enu mi lati ma fi ohun ijinle eyin rere han nitori eyi ti emi je iko ninu ewon ki emi ki o le ma fi igboya soro ninu re gege bi o ti to fun mi lati ma so sugbon ki eyin pelu ki o le mo bi nkan ti ri fun mi bi mo ti n se si ti kiko arakunrin olufe ati iranse olooto ninu oluwa yo so ohun gbogbo di mimo fun yin eni ti mo ran si yin nitori eyi kan na ki e le mo bi a ti wa ki ohun ki o le tu okan yin ninu alaafia fun awon ara ati ife pelu igbagbo lati odo olorun baba wa ati oluwa jesu kristi ki ore ofe wa pelu gbogbo awon ti o fe oluwa wa jesu kristi ni aisetan èyí ni òpin epistle ti Paul apostle sí àwọn ará Éfésù.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, Bàbá Jésù Kristì àti Bàbá tiwa pàápàá, a dúpẹ́ wípé ẹ mú wa wá sí àkókò yìí nísinsìnyí kí a bá lè mọ ohun tí ẹ lànà sílẹ̀ fún wa. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó yé wa, kí ẹ sì fún wa ní orí ọ̀fẹ́ láti dìde, láti gbọ́ràn ní kíákíá bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí. A dúpẹ́ pé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú ìwé wòlíì Isaiah, orí kẹta lé ní ogójì. Ìwé wòlíì Isaiah, orí kẹta lé ní ogójì. Láti ẹsẹ̀ ìkẹwàá, ẹ̀yin li ẹlẹ́rìí mi, lè Olúwa wí, àti ìránṣẹ́ mi tí mo ti yàn, kí ẹ̀yin kí ó lè mọ̀, àti kí ẹ sì gbà mí gbọ́, kí ó sì yé yín pé èmi ni, a kò mọ Ọlọ́run kan ṣáájú mi, bẹ́ẹ̀ ni ọ̀kan kì yóò sì hù lẹ́yìn mi. Lónìí, ọ̀rọ̀ tí a ń yẹ̀wò láti inú ìwé mímọ́ ló dúró lórí àkòrí yìí, ẹ̀yin ni ẹlẹ́rìí mi. Ẹ̀yin ni ẹlẹ́rìí mi. Ní ibi tí a kà yìí ni a ti jẹ́ kí ó dá wa lójú wípé Ọlọ́run yan àwọn kan nínú májẹ̀mú láéláé gẹ́gẹ́ bí ẹlẹ́rìí láti ṣe ẹlẹ́rìí òun wípé òun jẹ́ Ọlọ́run alágbára àti wípé kò sí Ọlọ́run mìíràn lẹ́yìn òun àti wípé kò sí olùgbàlà mìíràn wẹ́sẹ̀ kọkànlá. Ó ní èmi, àní èmi ni Olúwa, àti lẹ́yìn mi kò sí olùgbàlà kan. Ẹsẹ̀ ìkejìlá, èmi ti sọ, mo ti gbàlà, mo sì ti fi hàn nígbà tí kò sí àjèjì Ọlọ́run kan láàrin yín. Ẹ̀yin ní ṣe ẹlẹ́rìí mi, lè Olúwa wí pé èmi lè Ọlọ́run. Bí Ọlọ́run ti gbé ọ̀pọ̀lọpọ̀ dìde ní ayé ìgbani, ní ìran kan sí ìkan mìíràn sí ìran mìíràn láti jẹ́ ẹlẹ́rìí rẹ̀, bẹ́ẹ̀ ni ó gbé àwa onígbàgbọ́ dìde lọ́jọ́ òní láti jẹ́ ẹlẹ́rìí tabi lati je enu fun Jesu Kristi. Ninu majemu titun ni ati ka wipe gbogbo awa onigbagbo awa ti ati ba Olorun laja nipa etutu eje Jesu Kristi awa ti ati ni idariji ese awa ti emi Olorun ti o tin ke aba baba lati inu wa awa ti ati ni alaafia ti ati mu idalebi kuro awa ti ati di eda titun nitori iwenu mo ti o wa ninu eje Jesu Kristi awa ni ati so di eleri wipe ke a lo si awon si odo awon ti o wa layika wa lati gbenu so fun Olorun wipe Jesu Kristi oun ni olugbala ara aye ninu ihire ti Luku ori 24 ihire ti Luku ori 24 ni ese ikeji dini adota ese ikeji dini adota eyin si ni eleri nkan wonyi nihi ki se wipe awon aposteli nikan ni Jesu nba soro ki si se wipe awon okunrin nikan ni Jesu nba soro gbogbo awon ti won ti ri wipe Jesu ku fun ese wa asin ati ni ojo keta o jinde kuro ninu oku o si farahan won won si ri ayo si kunu okan won nitori wipe agbara Olorun o ji Jesu Kristi dide ati wipe aji dide fun igbala wa aji dide fun idalare wa aji dide fun idariji ese wa aji dide ki o ba le je eni ti o so wa po pelu Olorun oni nisinsin ti e ti ri mi nisinsin ti e ti to ebun orun wo nisinsin ti e ti ri ase pe igbala ti Jesu Kristi se lori ige agbelebo oni eyin ni eleri nkan wonyi bi o ba je ti Olorun bi a ba ti gba okan re la bi a ba ti dari ese re jio Jesu Kristi o so di alore o so di ajihinrere o so di eleri ti yo ma jeri ni bi gbogbo ni ayika re wi pe Jesu Kristi ni olugbala wo ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigbati emi mimo ba bale yin e o si ma se eleri mi ni Jerusalemu ati ni gbogbo Judea ati ni Samaria ati titi de opin ile aye ati titi de opin ile aye nibi gbogbo ti omo Olorun ba lo nibi gbogbo ti aba ti ba omo Olorun pade ni omo Olorun ni lati ma jeri wipe Jesu Kristi ni olugbala nitori be bi o ba ti mo Jesu Kristi gege bi olugbala ti o ti gba iye aini pekun nipasẹ re ti ati koruko re si iwe iye Olorun ti emi Olorun ba emi re jeri wipe o ti di omo Olorun o ti di ajumojogun pelu Jesu Kristi ati pe nisinsiyi bi o ba ku o fi orun rere sere je iru eni be o ye ki a mo wi pe enikokan wa ti a ni eri yi wi pe Jesu ngbala ati wi pe Jesu Kristi o ma npese wa sile fun orun rere o ye ki a mo wi pe ati di eleri Jesu Kristi wi pe Jesu ni olugbala ye ki a wo eko yi ni finifini ki a ye ipa meta wo ninu eko yi ikini eleri otito ati eleri eke bawo ni a se le da eleri otito mo yato si eleri eke ikeji iwaasu ati ogbon awon eleri otito iwaasu ati ogbon awon eleri otito iketa agbara ati eredi iwaasu awon eleri otito ikini eleri otito ati eleri eke awon wo ni a npe ni eleri eke bi abari eleri kan yala ni ile ejo tabi ni agbole bi enikan ba wa nibi ti a tin se idajo se mo we pe bi a ba fe se idajo an fe mo kini otito ti a le mo nipa eni ti an fe da lejo yi boya eniyan rere ni tabi eniyan boboro ni bi eleri kan ba jade wa bi o ba si so nkan sugbon ti a wa se ayewo tabi awari re we pe nkan ti o nso oju re ko to we pe ko mo lajori ko mo idi ko si mo onkohun nipa nkan to nso nipa re a o so we pe iru eniyan bayi eleri eke ni ninu orin dafidi ori karun din logoji ese ikokanla orin dafidi ori karun din ni ogoji ese ikokanla awon eleri eke dide won bi mi li ohun ti emi ko mo awon eleri eke dide won bi mi li ohun ti emi ko mo awon eleri eke won fi otito sile won joko si di ro awon eleri eke won fi oju ona sile won ya si ona miran ti ko ni gbe ni debi ti an lo awon eleri eke won ko ni so otito to wa ni di oro ti agbe kale nitori be awon ti won o ti iba Jesu Kristi pade won o mo itan agbelebo won o mo iwasu ihirere won o ni idaniloju iku Jesu ati isiku Jesu ati ajinde Jesu fun igbala wa won o ni idaniloju pe Jesu Kristi ni kan soso o ni olugbala iru awon be bi won ba tile n waasu ohunkohun ti won ba n so a ka won si eleri eke wo iwe owe ninu iwe owe ori ikejila ese iketadinlogun eni ti o so otito o fi ododo han jade sugbon eleri eke etan eleri eke ma n fi etan han jade o seese ki a ri awon to je wipe won wa bi won se le di atunbi won wa bi won se le ni iye anipekun enikan gbe ara re kale gege bi eleri a so wipe a ti fi ami oroyin ohun lati ma waasu fun awon ti won wa ona otito o seese ki iru eni be ki o ma so fun wipe bi won ba fe ni alaafia bi won ba fe mo olorun bi won ba fe ki inu olorun ki o dun si won bi won ba nfe idariji ese o seese ki o so fun won wipe ki won ki o lo peran ki won ki o lo se sahara tabi ki won ki o be si ni fun alagbe lowo tabi ki won ki o lo ma jewo fun afa kan alufa kan ni ojojo satide iru awon be ele tan ni won won je awon eleri eke won o mo ise irapada ti a se lori igi agbelebo nipasẹ Jesu Kristi awon elomiran won so wipe bi abari eni ti o fe ni igbala bi abari eni ti o fe bo lowo ese wipe ko ma tiraka ninu agbara ti ara re lati doju ija ko ese lati doju ija ko esu won o so nipa ore ofe atoke wa won o so nipa alaafia atodo olorun wa won o so nipa idariji ti a ni lofe lati odo olorun won o so nipa iyebiye etutu ti Jesu Kristi ti o fa ara re se fun wa won o so nipa eje Jesu Kristi ki wenimo laulau fun slow lo iru awon eniyan be won je awon eleri eke igba miran a ma n ri boya ninu oko ero tabi ni tosi wa awon elomiran won gbe agogo sita won ma lago won ma ni won waasu we pe awon jeri Jesu sugbon eri ti won je yi igba miran a dabe ni pe won sepe fawon eyan igba miran a dabe ni pe won fi awon eyan gegun eyi ki se we pe won jeri awon wonyi ki se awon ajeri otito fun Jesu awon elomiran won ma pera won ni ajeri paapa won ma lo kaakiri won ma so pe baba se ti baba se tohun we pe a o ri igbala epe baba se be a o le ba Jesu joba nikehin sugbon won o mo nipa atunbi won o mo nipa iye anipekun won o mo nipa bi a se le jewo iso wa ki a ko sile ki a di atunbi ki a di eni ki a ti yi pada won mo bi a se le wa sinu Jesu ya bi e da titun ke awon atijo ki o koja lo ati ki o gbogbo ki o di otun awon won yi won je awon eleri eke awon wo ni a le pe ni awon eleri olooto je ke awo iwe owe ori kerinla ese ikedogbon iwe owe ori kerinla ese ikedogbon olooto eleri gba okan sile ki a konkon so wi pe olooto eleri gba okan la nitori pe gba ti eniyan ba ti wa ninu ese ti o je wi pe idajo olorun ro dede lori re asi ti sami sile fun wi pe eni yi bo ba ku ninu ese wi pe yo lo si orun apadi idajo ayeraye iya ayeraye o bo lori iru eni be eleri olooto lo ma n gba iru okan be la kuro ninu idajo olorun eleri olooto ni o ma n fi ona imole ona ihirere ona idariji ona idande ona igbala ni o ma n fi han eni ni o ma so wi pe eese te fe ku ninu ese yin sebi jesu kristi ti ku fun wa sebi jesu kristi ni alarina wa sebi jesu kristi ni eni to n gba eri wa je niwaju olorun òun ni alágbàwí wa tí ó jẹ́ wípé bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa bí a bá kọ̀ ọ́ sílẹ̀ nítorí ti jésù kristi a ó daríjì wá a ó gbà wá là a ó fún wa ní ìgbé ayé ọ̀tún ìrìn ọ̀tún a ó yí ọkàn wa padà èyí jẹ́ wípé a ó di ọmọ ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ tí ó ń sọ fún wa bí a ṣe lè ní ìgbàlà irú ẹni bẹ́ẹ̀ nípasẹ̀ ẹni tí jésù kristi tí ó lè gba ọkàn ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan là irú ẹni bẹ́ẹ̀ ni à ń pè ní ẹlẹ́rìí olóòótọ́ tún wo ẹsẹ̀ lẹ́ẹ̀kan sí i nínú ìwé òwe yìí orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n ẹlẹ́rìí olóòótọ́ gba ọkàn sílẹ̀ ó gba ọkàn là ṣùgbọ́n ẹlẹ́rìí ẹ̀sàn sọ sọ̀rọ̀ èké àwọn tí ó jẹ́ wípé wọ́n jẹ́ òlí èké tàbí ẹlẹ́rìí èké ó ṣeé ṣe ó lè máa lọ sí ilé ìsìn wọn ọdún kan ọdún méjì ò jẹ́ gbọ́ lẹ́nu wọn bí a ṣe lè bọ́ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ò jẹ́ gbọ́ lẹ́nu wọn bí a ṣe lè di àtúnbí ò lè gbọ́ lẹ́nu wọn bí jésù kristi tí ó ti ń sọ ayé wa di rere tí ó ń yí ayé wa padà tí ó ń gba ọtí kúrò lẹ́nu wa tí ó ń gba sìgá kúrò lẹ́nu wa tí ó ń sọ wá di ènìyàn ọ̀tọ̀ tí ó ń sọ wá di àyànfẹ́ níwájú ọlọ́run ṣùgbọ́n ẹlẹ́rìí òtítọ́ òní máa ń sọ òtítọ́ fún wa ni ó máa ń sọ pé jésù kristi lé ọ̀nà ó ní iyì àti wípé òun nìkan ṣoṣo lè a ti fi fún wa kí a bá lè gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ bàbá bí kì í ṣe nípasẹ̀ rẹ̀ ẹlẹ́rìí olóòótọ́ ló máa ń sọ fún wa bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ àwa pàápàá bí a bá di ọmọ ọlọ́run ó yẹ kí a lè mọ̀ wípé a lè di ẹlẹ́rìí olóòótọ́ níwájú olúwa kí a máa sọ̀rọ̀ jésù kristi kí a máa sọ fún àwọn ènìyàn ní agbègbè wa ní àdúgbò wa ìtàn àgbélébò àti wípé bí a ṣe lè ra ọkàn wọn padà nínú Yohánù ìwé ìhìnrere ti Yohánù ẹsẹ̀ orí ìkẹẹ̀dógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n sí ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n ṣùgbọ́n nígbà tí olùtùnú náà bá dé ẹni tí èmi ò ràn sí yín láti ọ̀dọ̀ bàbá wá àní ẹ̀mí òtítọ́ ni tí ń ti ọ̀dọ̀ bàbá wá òun náà ni yóò jẹ́rìí mi ẹ̀yin pẹ̀lú yóò sì jẹ́rìí mi nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀ wá níhìn-ín ni jésù kristi ni ó jẹ́ kí a dá àwọn ẹlẹ́rìí olóòótọ́ ó jẹ́ kí a dá wọn mọ̀ ó ní ẹ̀yin ó sì jẹ́rìí mi nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀ èyí jẹ́ wípé àwọn wọ̀nyìí wọ́n ti kọ ètò sílẹ̀ wọ́n ti wá sọ́dọ̀ jésù kristi ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó gbọ́ ìpè jésù wípé wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin ti ń ṣiṣẹ́ kí a sì di ẹrù wo lé lórí ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó ti gbọ́ ìpè yìí tí ó ti kọ ìṣù àti iṣẹ́ rẹ̀ sílẹ̀ tí ó wá sọ̀dọ̀ jésù ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ iṣẹ́ òkùnkùn sílẹ̀ tí ó wá sínú ìmọ́lẹ̀ ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ tí ó wá sọ̀dọ̀ olùgbàlà ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ ìbọ̀rìṣàsílẹ̀ tí ó gba Jésù Kristì ọmọ Ọlọ́run sí ìgbésí ayé rẹ̀ láti di ẹni ọ̀tún, láti di ènìyàn ọ̀tọ̀. Ó ní ẹ̀yin ti wà pẹ̀lú mi. Irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ ẹni tí ó wà pẹ̀lú Jésù Kristì. Ọ̀rọ̀ Jésù gbé inú rẹ̀, ó rìn ìrìn tí ó yẹ, ìrìn fún àwọn ọmọ ìjọba ọ̀run. Irú ẹni bẹ́ẹ̀ ni a sọ pé ẹ̀yin yóò sì jẹ́ ẹlẹ́rìí mi, nítorí pé ẹ̀yin wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀. Jẹ́ kí a wo ìṣe àwọn apóstélì. Ìṣe àwọn apóstélì orí 22, ẹsẹ̀ 15. Ìṣe àwọn apóstélì orí 22, ẹsẹ̀ 15. Kí ìwọ kí ó lè ṣe ẹlẹ́rìí rẹ̀ fún gbogbo ènìyàn ní ohun tí ìwọ ti rí, tí ìwọ sì ti gbọ́. Bí a bá ń pe ènìyàn ní ẹlẹ́rìí, ó jẹ́ wípé ó ti rí nǹkan kan, ó sì ń ṣe ẹlẹ́rìí ohun tí ó ti rí. Bí ènìyàn bá lọ sí ilé ẹjọ́, bí wọ́n bá sọ wípé ṣé ẹlẹ́rìí ni ó sí nǹkan tí a ń sọ, tó bá sọ pé bẹ́ẹ̀ ni, wọ́n á ní ṣe wà níbẹ̀. Èwo ló rí, èwo ló gbọ́, èwo ló ṣẹlẹ̀? Bí ó bá sọ wípé mi ò rí nǹkan kan, mi ò sì gbọ́ nǹkan kan, mo kàn ń lọ lójú títì, ni ọkùnrin yìí ló wá pè mí pé mo ní ẹjọ́ nílé ẹjọ́. Nítorí bẹ́ẹ̀ wá ṣe ẹlẹ́rìí mi. Àwọn ni ẹlẹ́rìí èké ló fẹ́ ṣe. Ojú ẹ̀ ò rí nǹkan, etí ẹ̀ ò gbọ́ nǹkan, kí o sí bẹ́ẹ̀. Nígbà tí nǹkan wọ̀nyí ṣẹlẹ̀, ó ṣe lè ṣe ẹlẹ́rìí. Ṣé owó tí wọ́n sọ pé ọ̀gbẹ́ni yìí ní, ṣé ó fún ọ nínú ẹ̀? Rárá. Ṣé o jẹun nílé ẹ̀ rí? Rárá. Ṣé o bá a gbé rí? Rárá. Ṣé o ti ní nǹkan kan tó pa ẹ̀wọ àti ẹ̀pọ̀? Rárá. O lè ṣe ẹlẹ́rìí nígbà náà. Gbà tó o tí ì bá Jésù Kristì pàdé, àlàáfíà tó ní o sì nínú ẹ̀. Oore ọ̀fẹ́ tí Jésù Kristì mú wá o gbà nínú ẹ̀. Ìdáríjì tí Jésù Kristì ń fúnni lọ́fẹ̀ẹ́ o bá pàdé. Àti ayọ̀ ọ̀run tí Jésù Kristì máa ń fúnni nígbà tí a bá di ẹni ìgbàlà, o tí ì tọ́wò. O bá Jésù jẹ, o bá Jésù mu, o bá Jésù gbé, o lálàáfíà pẹ̀lú Jésù. Orúkọ rẹ ò tí ì wọ inú ìwé ìyè níbi tí orúkọ àwọn ọmọ Ọlọ́run, níbi tí ó wà. Ọ̀run ò mọ̀ ọ́ sí atẹ̀ sí ọmọlẹ́yìn Jésù Kristì. Jésù Kristì kò mọ̀ ọ́ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn òun. Ìwọ pàápàá ò jẹ́ àlejò, ò jẹ́ àjèjì sí Ọlọ́run. Èwo ló fẹ́ jẹ́rìí? Ẹni tí a bá sọ pé ó jẹ́ ẹlẹ́rìí, ó jẹ́ wípé ojú rẹ̀ ti rí nǹkan. Ó ní mo ti sọ ẹ̀bùn ọ̀run wo, mo ti rí ìdáríjì, iyì Ọlọ́run gbé inú mi, ìgbésí ayé mi ti yí padà. Ọjọ́ ológo kan tí mo bá Jésù Kristì pàdé, mo gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni. Bí mo ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ń dá mi lẹ́bi ẹ̀ṣẹ̀ mi, bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run ló rán mi létí pé òwò sojí ńkọ́. Ẹni tó ń bú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńkọ́, ìwọ tó jẹ́ pé ẹlẹ́ẹ̀kẹ́ èbú ni ó wípé kò sí bójẹ́ ọba bójẹ́ ìjòyè ó bu ni. Ìwọ tó jẹ́ pé ìjà ńkọ́, olè ńkọ́, àrán kan ńkọ́. Ìwọ tó jẹ́ wípé ìbínú ò kúrò ní gbèsè ayé ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bí mo ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ni mo lọ sórí ikùn mi, mo sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Àdúrà yìí ni mo gbà kí ẹ̀mí Ọlọ́run fi bá ẹ̀mí mi jẹ́rìí wípé mo ti di ọmọ Ọlọ́run. Kíá ni ayọ̀ ìgbàlà sọ nínú ọkàn mi, kíá ni ẹ̀rín bú jáde lẹ́nu mi, kíá ni àwọn ìkórira tí mo ti ń lọ́kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo wọn pòórá. Àwọn tí mo ti ń bájà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti lọ bá wọn làjà wípé ẹ má bínú o, iṣẹ́ ìtù ni o, nísinsìnyí mo ti di ọmọ Ọlọ́run o. Èmi tó jẹ́ pé mi ò ní ayọ̀ láti àárọ̀ ṣúlẹ̀ rí ni ayọ̀ Ọlọ́run ló ń gbé inú mi. Bí mo ń lọ, mo ń kọrin ni. Bí mo ń ka Bíbélì, bẹ́ẹ̀ ni mo ń ní ayọ̀ ju bẹ́ẹ̀ lọ. Mo ti bá Jésù pàdé. Irú àwọn bẹ́ẹ̀ tí wọ́n bá Jésù pàdé, tí ojú wọn ti rí nǹkan nípa ètùtù tí Jésù Kristì ṣe lórí igi àgbélébùú, tí etí wọn ti gbọ́ nǹkan nípa ayọ̀ àtọ̀runwá tó dàbí ẹni pé orin ọ̀run ó ń sọ jáde láti inú ọkàn wọn. Àwọn ni a ń sọ wípé wọ́n jẹ́ ẹlẹ́rìí. Nítorí bẹ́ẹ̀, bí o bá rí wípé a sọ pé a fẹ́ lọ ṣe ìjìrì ọkàn, a fẹ́ jẹ́rìí ohun tí Jésù Kristì ti ṣe, a fẹ́ lọ sọ fún àwọn èèyàn wípé Jésù Kristì ń gbàlà, Jésù ń dáni nídìí, Jésù ń túni sílẹ̀ kúrò nínú ìdí ẹ̀ṣẹ̀, Jésù ń pèsè ẹni fún ọ̀run rere. Àwọn tí wọ́n ti bá Jésù Kristì pàdé, àwọn nìkan ṣoṣo ni àwọn tí ó lè jẹ́ ẹnu fún Ọlọ́run. Àwọn wọ̀nyí nìkan ṣoṣo ni ó lè jẹ́ ẹlẹ́rìí òtítọ́. Bí a bá sọ wípé a jẹ́ ẹlẹ́rìí òtítọ́, kí ni ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí olóòótọ́, kí ni ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí òtítọ́. Èyí ni ó mú wa wá sí apá kejì nínú ìwàásù ti òní. Lákọ̀ọ́kọ́, kí a kọ́kọ́ wo ìwàásù. Àwa tí a sọ wípé a jẹ́ ẹlẹ́rìí, a ti bá Jésù pàdé, a sì lọ ń sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá wọ́n lè ní ìgbàlà, wọ́n lè ní ìdáǹdè, a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run. Kí ni ìwàásù wa? Jẹ́ kí a lọ sí ìwé ìhìnrere ti Lúkù orí 24. Lúkù orí 24 láti ẹsẹ̀ 54:4. Ó sì wí fún wọn pé, bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀, kí Kristi kí ó jìyà àti kí ó sì jíǹde ní ijọ́ kẹta kúrò nínú òkú, àti kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ rẹ̀ ní orílẹ̀-èdè gbogbo, bẹ̀rẹ̀ láti Jerusalem lọ. Ẹ̀yin sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí. Bí a bá ń sọ wípé ẹlẹ́rìí, bí a bá ń sọ wípé ẹni tí ń wàásù ìhìnrere, èyí jẹ́ wípé a ti mọ ohun tí Jésù Kristì ṣe. Òòrí nínú ẹsẹ̀ 54. Ó ní ó sì wí fún wọn pé, bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀, pé kí Kristì kí ó jìyà, kí ó sì jíǹde ní ijọ́ kẹta kúrò nínú òkú. Jẹ́ kí a dúró níbẹ̀ náà. Sórí ohun tí a ń pè ní ìhìnrere, ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run láti inú Bíbélì, ṣùgbọ́n àwọn ẹlòmíràn òye òye wọn nípa ìhìnrere. Ó ṣeéṣe kí a máa sọ ìtàn inú Bíbélì. Bí a bá sọ ìtàn inú Bíbélì, bí a kò bá mú ìtàn yìí wá sí iṣẹ́ tí Jésù Kristì ṣe fún ìgbàlà wa, a ò tí ì wàásù ìhìnrere. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, jẹ́ kí n ṣe àpẹẹrẹ yìí fún ọ. Ó ṣeéṣe kí a ka Bíbélì, kí a sọ wípé Ọlọ́run dá ènìyàn, wípé agbára Ọlọ́run tóbi púpọ̀. Agbára Ọlọ́run yìí ó sì dá ènìyàn. Ó ṣeéṣe kí oníwàásù kí ó sọ láti ibẹ̀ wípé agbára Ọlọ́run kì í bàá tì, wípé bí Ọlọ́run bá ní agbára láti lè dá ènìyàn, jẹ́ ò rí wípé Ọlọ́run ní agbára tó jẹ́ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe. Lóòótọ́ ni, ṣùgbọ́n kò tí ì wàásù ìhìnrere. Kò tí ì sọ fún wa wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ wa, àti wípé ó lè yí wa padà. Ṣóró ohun tá ń pè ní ìhìnrere ni wípé a ti jẹ́ ọ̀daràn tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, oníkúpani ènìyàn. Ṣùgbọ́n Jésù Kristì wá, a sì fi agbára fún, a fi àṣẹ fún wípé nípa ìtùtù ẹ̀jẹ̀ rẹ̀ kí ó bá lè gbà wá là kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Bí a bá sọ wípé Ọlọ́run dá ènìyàn, òótọ́ ni. Ṣùgbọ́n bí a bá sọ wípé ṣùgbọ́n ènìyàn ṣubú ní ọgbà Ídẹ́nì, láti ìgbà yìí ni gbogbo ènìyàn ti ṣẹ̀ tí a ti kùnà ògo Ọlọ́run. Ṣùgbọ́n ní àkókò tí ó yẹ, Ọlọ́run nínú ìfẹ́ rẹ̀, ó rán Jésù Kristì sí wa sínú ayé yìí, kí ó ba lè kú fún ẹ̀ṣẹ̀ wa, kí ó ba lè kó ẹ̀ṣẹ̀ wa lọ, kí ó ba tún lè tún wa dá, kí ó ba tún lè tún wa ṣe, kí ó ba lè yí ìgbésí ayé wa padà, kí èyí tí a ti sọnù ní ìgbà ìṣú bó ti Ádámù, kí a ba lè rí gbà padà nípasẹ̀ Jésù Kristì. Èyí jẹ́ pé à ń wàásù ìhìnrere. À ń sọ nípa ikú àti àjíǹde Jésù Kristì, kí a ba lè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ìgbàlà ọkàn wa. Ẹlòmíràn wọn kì í mọ̀ wípé a ní láti wàásù ìhìnrere kí a ba lè ní ìgbàlà. Ó ṣeéṣe ẹlòmíràn lè wàásù wípé Dáfídì ó dẹ́ṣẹ̀ àgbèrè. Èyí kì í ṣe wàásù ìhìnrere. Bí a bá sọ wípé ṣùgbọ́n ó wá sọ̀dọ̀ Ọlọ́run, ó sọ̀rọ̀ ìdáríjì, ó sọ fún Ọlọ́run wípé lóòótọ́ ni mo ti dẹ́ṣẹ̀, ṣùgbọ́n nínú àánú rẹ, nu ìrékọjá mi nù kúrò, dá àyà tuntun sínú mi Ọlọ́run, kí o sì tún ọkàn dídúró ṣinṣin ṣe sí inú mi. Jẹ́ kí n rí ayọ̀ ìgbàlà rẹ, kí ayọ̀ ìgbàlà rẹ kí ó padà tọ̀ mí wá. Bí a bá wàásù bẹ́ẹ̀, tí a sì wá sọ wípé àwa náà tí a ti dẹ́ṣẹ̀, gẹ́gẹ́ bí Dáfídì bí ó ti dẹ́ṣẹ̀. Bí a bá wá sọ̀dọ̀ Ọlọ́run nísinsìnyí, Ọjọ́run di aláàánú, kò ní tawánù bí ó ti wù kí ó rí, wípé yóò darí ẹ̀ṣẹ̀ wa jì wá. Gbà tí a bá ti ń wàásù ìdáríjì ẹ̀ṣẹ̀, nipasẹ Jesu Christi, nipasẹ Jesu Christi ti o ta sile fun wa.

Kristi lọ. Àwọn ẹlòmíràn wá rò wípé wọ́n mọ àlùfáà ju bọ́n ṣe mọ Jésù. Bí a bá sọ wípé a jẹ́ ọmọlẹ́yìn Jésù, orúkọ Jésù gbọ́dọ̀ kúrò lẹ́nu wa. Ẹlòmíràn olùṣọ́àgùntàn ò gbọ́ nǹkan tí Pọ́ọ̀lù àpọ́stélì sọ. Ó ní ṣé èmi ni a kàn máa gbélébò fún yín? Tàbí Àpólò ni a kàn máa gbélébò fún yín? Ó ní Jésù Kristì ni àwọn àṣù rẹ̀. Gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ń dáni láre, gẹ́gẹ́ bí ẹni tí ń dáni sílẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, gẹ́gẹ́ bí ẹni tí ń fún ní orí ọ̀fẹ́ láti òkè wá kí a ba lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Bí a bá ń sọ wípé ajé ajíhìn rere, ajé ẹlẹ́rìí Jésù, ajé agbẹnusọ fún Ọlọ́run wípé a ti fún wa ní olùgbàlà, èyí jẹ́ wípé kíyèsí dáadáa, à ń wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lé orúkọ rẹ̀. Àwọn ẹlòmíràn nínú àwọn ìjọ káàkiri, wọ́n máa lọ bá àwọn àlùfáà wọn, àwọn bàbá àṣàlẹ̀ nínú ìjọ wọn láti dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. Wọ́n sọ wípé àwọn ti lọ ní ọjọ́ Sátidé láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún lágbájá tàbí làkásògbè, ṣùgbọ́n àwa kì í jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún ènìyàn. Ṣùgbọ́n o jẹ́ kí ó yí o, bí o bá ṣẹ̀mí ó ṣeéṣe kí o wá sọ̀rọ̀ mi pé arákùnrin ẹ má bínú o, kí n tó mọ Jésù, tàbí nígbà tí mo di apẹ̀yìndà, tàbí nígbà tí mi ò kíyè sára, tí mo jáfara nínú ìrìn ìgbàgbọ́ mi, mo sọ̀rọ̀ báyìí, mo ṣe báyìí sí yín, ẹ dáríjì mi àti sọ fún wa wípé bí ẹnikẹ́ni bá ṣẹ̀ wá, tàbí bá jẹ́ àwa láṣẹ ènìyàn kí a sọ fún yín pé dáríjì mi o, a sì dáríjì wàyí la ń pè ní àtúnṣe. Ṣùgbọ́n o ṣẹ̀mí gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, o ṣẹ̀mí gẹ́gẹ́ bí arákùnrin, ó wá ń bá mi láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún mi. Ọlọ́run la ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún, nítorí pé ìdáríjì ẹ̀ṣẹ̀ ó wà nínú orúkọ Jésù. Bí a bá ké pe Olúwa, bí a bá sọ fún wípé à ń fẹ́ ìgbàlà, à ń fẹ́ kí ó dáríjì wá nípasẹ̀ Jésù Kristì, ni a ti lè ní ìgbàlà. Gbà tí o bá wàásù bẹ́ẹ̀, gbà tí o bá sọ fún àwọn ènìyàn bẹ́ẹ̀ wípé nípasẹ̀ Jésù Kristì ni a ti lè dárí ẹ̀ṣẹ̀ wọn dì wọ́n, èyí jẹ́ wípé o jẹ́ ẹlẹ́rìí olóòótọ́. Ṣùgbọ́n bí a bá ń wàásù bẹ́ẹ̀, ẹ̀mí Ọlọ́run láti inú ìwàásù wa, a mú ìwàásù yìí, a jẹ́ kí ó fún ẹlẹ́ṣẹ̀ ní ìdálẹ́bi ọkàn. Ẹni tó ń káàkiri, tí ó ń ṣe àgbèrè, tí ó ń ṣe panṣágà, ẹni tó ń káàkiri gẹ́gẹ́ bí ẹni tí ń jà, gẹ́gẹ́ bí ẹni tí ń jalè, gẹ́gẹ́ bí ẹni tí ń já ilé onílé bo tiẹ̀ lẹ́yìn, ẹni tí ń káàkiri tó jẹ́ pé òpùrọ́ ni, ọ̀mùtí ni, ó ń jẹ bọ káàkiri. Gbà tí a bá sọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run yìí á fún irú ẹni bẹ́ẹ̀ ní ìdálẹ́bi ọkàn, a fún irú ẹni bẹ́ẹ̀ ní ìdálẹ́bi fún àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti ń dá, yóò sì ronú pọ̀dà, yóò sì béèrè ìdáríjì nípa orúkọ Jésù Kristì àti nítorí ètùtù tí Jésù Kristì tí ó ṣe fún wa. Ṣùgbọ́n irú ọgbọ́n wo ni ẹlẹ́rìí òtítọ́ ni ó yẹ kí ó lò? Bí a bá ń sọ nípa ọgbọ́n, èyí ń sọ bí a ṣe ń gbé ọ̀rọ̀ kalẹ̀. Ṣé o mọ̀ wípé ẹlòmíràn kò mọ bí a ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀? Ó ṣeéṣe bóyá ó ti di àtúnbí, ó ṣeéṣe ó ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ó ṣeéṣe ó jẹ́ ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n bí ó bá fẹ́ wàásù fún àwọn ẹlòmíràn kò mọ bí a ti gbé ọ̀rọ̀ kalẹ̀, ó ṣeéṣe kí ó kàn rí ìyá rẹ̀, kí ó rí wípé ìyá ń tọ́jú, ó ń tọ́mú, ó ń létí ìró, ó ń da èékánná sí. Ó ṣeéṣe kí ó rí wípé ìyá ó kó gbogbo àwọn ọ̀ṣọ́ ayé yìí, ó kó kọ́ra. Kò sì mọ bí a ti wàásù ọ̀rọ̀ Ọlọ́run, a ó sọ pé màmá gbogbo nǹkan tẹ́ ń ṣe iṣẹ́ èṣù pátápátá gbà ọ̀run àpáàdì ò jìnnà sí yín. Ìwàásù kọ́ yẹn, ẹni tó ń di adájọ́ yẹn kì í ṣe ẹni tó fẹ́ dáni láre, yẹn kì í ṣe ẹni tí ó fẹ́ kí màmá kí ó rí ojú Olúwa, ó fẹ́ mú màmá bínú ni. Ìgbà tó bá ń sọ bẹ́ẹ̀, ó ṣeéṣe ẹlòmíràn bóyá bàbá lójókòó kalẹ̀ ló gbé ọtí tira, ó bẹ̀rẹ̀ sí ní mu ọtí, ó sì ní ọmọ lọ kàwé o. Ni ọmọ bá sọ pé ìwé kíkà ò tiẹ̀ tí ìtàsìkò, bàbá mo fẹ́ wàásù nítorí mo fẹ́ ṣe ẹlẹ́rìí nínú ilé yìí. Ọlọ́run ti gbé mi dìde gẹ́gẹ́ bí ẹlẹ́rìí, ọtí tẹ́ mu yìí ìgò kan ṣoṣo yóò mú lọ sí ọ̀run àpáàdì títí ayérayé. Irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹlẹ́rìí olóòótọ́, nítorí irú ẹni bẹ́ẹ̀ ò fẹ́ sọ nípa Jésù. Irú ẹni bẹ́ẹ̀ ó ń lé àwọn ènìyàn jìnà sí ìhìn rere, tàbí ó ṣeéṣe bóyá ṣe la ń lọ lójú títì a sì rí ẹnìkan, ó jẹ́ lára àwọn obìnrin wọ̀nyí tí wọ́n fẹ́ àwọn tí wọ́n fẹ́ ta ara wọn fún owó, wọ́n jẹ́ àwọn tí wọ́n máa ń ṣe

gbèrè tán máa gba owó lọ́wọ́ àwọn ọkùnrin ìwọ́ tó sọ pé o ti mọ jésù o ní ìtara ṣùgbọ́n ìtara òdì ni ò bá dúró ló sọ pé ìwọ ọmọbìnrin kí ló ń wálé gbẹ títì ló sọ pé tó bá fẹ́ pè mí kí n bá ọ lọ ilé mo fẹ́ mo lè bá ọ lọ ó wá sọ pé èmi ọmọ ọlọ́run lèmi dípà lèmi ń lọ ọmọ ọ̀run àpáàdì nìwọ nítorí èyí tó ń ṣe yìí ọ̀run àpáàdì ni bó bá kúrò ńbẹ a sọ pé mo wàásù rẹ lónìí pẹ̀lú ìgboyà mo wàásù fún ọ̀dọ́mọbìnrin yẹn ó dá mi lójú pé tó bá jẹ́ tó máa nígbàlà ni ó yẹ kó nígbàlà lónìí ó wàásù ìhìnrere ó fi ọgbọ́n ó fi gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ jẹ́ kí a wò ó nínú bíbélì àwọn tí ó jẹ́ wípé wọ́n dẹ́ṣẹ̀ tí ọlọ́run sì lo àwọn kọ̀ọ̀kan láti jẹ́ kí wọn kí ó ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ wọn àkókò sí fún wa láti wo bíbélì láti wo àwọn ẹsẹ wọ̀nyí ṣùgbọ́n wọ́n máa dárúkọ wọn ní kọ̀ọ̀kan bí o bá jẹ́ olùkà bíbélì yóò yẹ ọ dáradára ṣòran ti wípé àwọn arákùnrin jósẹ́fù wọ́n dá ẹ̀ṣẹ̀ tó jẹ́ wípé ó burú lọ́pọ̀lọpọ̀ nítorí pé wọ́n ta àbúrò wọn wọ́n tà á sí íjíptì wọ́n tà á fún àwọn ará ismaili nípasẹ̀ bẹ́ẹ̀ ó wá tún lọ sí íjíptì ìyá púpọ̀ ni ó jẹ jósẹ́fù gbà tó yá àwọn arákùnrin rẹ̀ wọ̀nyí wọ́n wá sí íjíptì láti ra oúnjẹ wọ́n ti gbàgbé ẹ̀ṣẹ̀ tí wọ́n dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó rí nígbà tí wọ́n débẹ̀ jósẹ́fù mọ̀ wọ́n ó fẹ́ kí àwọn wọ̀nyí kí wọn kí ó ronú padà ó fẹ́ kí wọn kí ó ní oore ọ̀fẹ́ ọlọ́run ní ìgbésí ayé wọn ṣùgbọ́n kò gbé kà wọ́n láyà kò gbé kù wọ́n lójú ní kíákíá wípé ẹlẹ́ṣẹ̀ nìyí o èèyàn búburú nìyí nítorí wípé ẹni tí kò láàánú ẹ rí àbúrò yín tí ẹ tà sóko ẹrú ẹ rò wípé ẹ fẹ́ bá tèmi jẹ́ nì ẹ wò bí mo ṣe wà ń sìn kò sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n ó ṣoore fún wọn ó fún wọn lóúnjẹ gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà ó fún wọn ó tún fi owó wọn ó tún fi padà sínú àpò wọn bí wọ́n ṣe ń lọ lójú títì lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tí wọ́n dé ibùsọ̀ kan ni wọ́n dúró wípé kí wọn kí ó sinmi díẹ̀ wọ́n fẹ́ fún àwọn ìbákàsí ẹ àwọn ẹranko wọ́n fẹ́ fún ọ lóúnjẹ ni wọ́n rí oníkálukú rí owó rẹ̀ nínú àpò rẹ̀ wọ́n á sì ṣe wọ́n wípé kí ni a ti rí èyí sí ìgbà tí wọ́n tún padà lẹ́ẹ̀kejì ó tún fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò àbúrò yín ńkọ́ Benjamin ńkọ́ báyìí ńkọ́ bàbá ńkọ́ báwo lélẹ́yìí ṣe rí ibi tó ti ń bá wọn sọ̀rọ̀ ni àwọn fúnra wọn ni ọkàn wọn ń gbọ́gbẹ́ wípé ó dàbí ẹni wípé a ò ṣe dáadáa ní ti àbúrò wa tí a tà sí oko ẹrú wọn mọ̀ wípé Joseph ń gbọ́ nígbò ó ṣe bí ó bá ka ìtàn yìí dáadáa ní Genesis a rí wípé àwọn wọ̀nyí wọ́n tẹrí ba wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn orí ọgbọ́n tí Joseph lò níbẹ̀ kò gbé kà wọ́n láyà lẹ́sẹ̀kẹsẹ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni o ẹ lọ sọ́run àpáàdì rárá bí a bá fẹ́ wàásù ìhìnrere ó yẹ kí a mọ̀ wípé ọgbọ́n ọlọ́run ni a fi ń gbé ọ̀rọ̀ ọlọ́run kalẹ̀ jẹ́ kí n bí ọ ní ìbéèrè kan ìwọ tó ń wá sílé ìsìn tó jẹ́ wípé bóyá o ti ṣe àṣìṣe kan nílé bóyá ọ̀nà ẹ ò gún dáadáa nílé bó bá wá sílé ìsìn ọjọ́ kan tí olùṣọ́ àgùntàn wá sí ẹkùn rẹ tí ó yọwọ́ sí ọ wípé ìwọ èèyàn burúkú ni ọ ọ̀run àpáàdì ò jìnnà sí ọ ǹjẹ́ wàá wá ṣọ́ọ̀ṣì mọ́ tí n bá sọ bẹ́ẹ̀ fún ọ ó ṣòro láti wá sí ṣọ́ọ̀ṣì bí n bá lé ọ káàkiri pé lágbájá ọ ẹlẹ́ṣẹ̀ ni o lágbájá ọ ẹlẹ́ṣẹ̀ bí n bá ń dárúkọ rẹ ní gbangba pé ẹlẹ́ṣẹ̀ ni ọ tí mo dójú tì ẹ ṣé wàá lè ronú pọ̀ àdà rárá ṣùgbọ́n bí a bá fẹ́ wà ó yẹ kí a ní ọgbọ́n ọlọ́run ṣe mo ti sọ ti Joseph fún ọ nísinsìnyí ṣùgbọ́n ti Nathani Dáfídì ó ti dá ẹ̀ṣẹ̀ àgbèrè Nathani wá sí ọ̀dọ̀ Dáfídì ó sọ ìtàn kan ó sọ ó pa ní bí òwe ṣùgbọ́n Dáfídì ò mọ̀ Dáfídì ti bẹ̀rẹ̀ sí ní dájọ́ ṣùgbọ́n pẹ̀lú ọgbọ́n ọlọ́run ni Dáfídì wá sọ ni Nathani wá sọ fún pé ìwọ ni ẹni náà lẹ́sẹ̀kẹsẹ̀ ni Dáfídì ló bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ló tún bá níwájú olúwa ló tẹríba wípé èmi ni ẹlẹ́ṣẹ̀ náà ọlọ́run dáríjì mí pẹ̀lú ọgbọ́n ni a fi ń gbé ọ̀rọ̀ ọlọ́run kalẹ̀ bí o bá wo Paulu níwájú ọba Agrippa ó ń sọ̀rọ̀ ó wá sọ fún pé ọba Agrippa mo mọ̀ pé o gba nǹkan wọ̀nyí gbọ́ nítorí pé àwọn nǹkan kò ṣẹlẹ̀ ní ìkọ̀kọ̀ gbà tí ó sọ̀rọ̀ tí ó lè yí ni lọ́kàn padà ni ọba Agrippa wá sọ wípé díẹ̀ ló kù kí o sọ mí di onígbàgbọ́ àwọn nǹkan wọ̀nyí wọ́n wọ̀ ọ́ lọ́kàn àwa náà ó yẹ kí a kún fún ọgbọ́n ọlọ́run ṣùgbọ́n ti Jésù Kristì
nígbà tí ó rí obìnrin ní etí kànga obìnrin ará samaria tí ó fi ọ̀rọ̀ jí omi tó rọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ tí ó ń sọ fún lẹ́sẹ lẹ́sẹ gbà tó yá ó ní lọ pe ọkọ rẹ̀ wá èyí tí ìbá sọ wípé ìwọ tó jẹ́ wípé òun ti ilé ọkùnrin kan dé ilé ọkùnrin mìíràn ìwọ tó jẹ́ wípé àgbèrè kúrò ní ìgbésí ayé rẹ̀ ìwọ tó jẹ́ wípé ìrìnkùnrin lórin káàkiri jésù ò jẹ́ sọ bẹ́ẹ̀ ó ní lọ pe ọkọ rẹ̀ wá ní obìnrin sọ pé báwo ló ṣe mọ̀ mi ò sí nílé ọkọ ni jésù wá tún sọ jù bẹ́ẹ̀ lọ fún ni ó wá fi ládùúgbò rẹ̀ sílẹ̀ ni ó lọ sí ìgboro wípé ẹ wá wo ọkùnrin kan o tí ó sọ fún mi gbogbo nǹkan tí mo ti ṣe ní ìgbésí ayé mi ǹjẹ́ èyí kọ́ ha ni kristi náà ọgbọ́n ọlọ́run ni a fi ń gbé ọ̀rọ̀ ọlọ́run kalẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ní ọgbọ́n ọlọ́run pẹ̀lú ọgbọ́n ọlọ́run a lè sọ ẹ̀rí wa a lè sọ wípé a jẹ́ ọmọ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ ọmọ sìgá tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ oníkùpani ènìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ ẹni tí ń ṣe fàyàwọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ ẹni tí ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n àti bá jésù pàdé jésù ti yí wa padà kí a sì sọ fún àwọn ènìyàn wípé jésù tó ṣe bẹ́ẹ̀ fún mi ó lè ṣe tìrẹ náà ó lè yí ọ padà ó lè sọ ọ́ di ẹ̀dá tuntun di ènìyàn rere ó lè fi ìyẹ́ ọlọ́run sí ìgbésí ayé rẹ a lè mú àwọn ènìyàn wá sọ́dọ̀ jésù nípa sísọ ẹ̀rí wa ẹ̀rí ìgbàlà tàbí a lè ṣí bíbélì kí a sọ fún àwọn ènìyàn wípé jésù kristi kú fún wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ kí a sì jẹ́ kí wọn kí ó wọ ọ̀dọ́ àgùntàn ọlọ́run kí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ tàbí àwọn ìwé ìpolongo ìhìnrere tí a máa ń rà ní ilé ìtajà wa ní gbàgádà a lè fún àwọn ènìyàn àtàbí àwọn ìwé tàbí àwọn kásẹ́ẹ̀tì tí a ti wàásù sí a lè fún àwọn ènìyàn pẹ̀lú ọgbọ́n ọlọ́run pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀ kí a sì máa gbàdúrà fún wọn wípé kí ọlọ́run kí ó ṣe ojú ẹ̀mí wọn kí wọn kí ó bàdé bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kí wọn kí ó lè wá sí ọ̀dọ̀ ọlọ́run ìkẹta kí ni agbára tí ń ti wàásù ẹlẹ́rìí olóòótọ́ tí ń ti lẹ́yìn kí sì ni èrèdí tí a fi ń wàásù agbára tí ń ti wàásù wà lẹ́yìn jẹ́ kí a wo yohánù orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkọkànlélógún kí gbogbo wọn kí ó lè jẹ́ ọ̀kan gẹ́gẹ́ bí ìwọ bàbá ti jẹ́ nínú mi àti èmi nínú rẹ kí àwọn pẹ̀lú kí ó lè jẹ́ ọ̀kan nínú wa kí ayé kí ó lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi agbára tí ń ti ìwàásù wa lẹ́yìn ni wípé a jẹ́ ọ̀kan bí ìwọ tí ó ń darí ìdàpọ̀ ojú olé bí o bá ti dìdúró tí ó ń sọ̀rọ̀ gbà tí o bá dìde dúró tí ó ń tako àlùfáà tí ó ń tako olùṣọ́àgùtàn tí ó ń sọ pé èmi ni adarí ìdàpọ̀ ojú olé yìí nítorí bẹ́ẹ̀ mo fẹ́ kí ó yé yín ẹ̀ṣẹ̀ wà ní ìdàpọ̀ ojú olé pé èyí tí olùṣọ́àgùtàn wá sọ ní ọjọ́ ìsinmi mi ò fara mọ́ èyí tí wọ́n sọ ní ọjọ́ ajé ọkàn mi ò sí bẹ́ẹ̀ èyí tí wọ́n sọ ní ọjọ́ bọ̀ mi ò gbà á bẹ́ẹ̀ èyí tí mo gbà nìyí pa tó bá ti rí pé onídàrúdàpọ̀ nìyọ́ kò sí ọkàn tí ó nígbàlà ó nígbà tí a bá jẹ́ ọ̀kan ó nígbà yìí gan ni àwọn ènìyàn yóò gba jésù kristi gbọ́ wípé bàbá ni ó rán mi nítorí bẹ́ẹ̀ bí a bá jẹ́ ẹni tí ó ní ẹ̀mí ìṣọ̀kan pẹ̀lú àwọn ará ẹ̀mí ìṣọ̀kan nínú ìjọ tí ó jẹ́ wípé bí olùṣọ́ àgùntàn ti ń sọ bẹ́ẹ̀ là ń tì í lẹ́yìn bí adarí ẹkùn bí ó ti ń sọ bẹ́ẹ̀ ni à ń kín in lẹ́yìn bí àwọn tí a jọ jẹ́ ará nínú olúwa bí wọ́n ti ń gbé sókè bẹ́ẹ̀ la jọ ń gbé sókè bí wọ́n ti ń gbé sílẹ̀ bẹ́ẹ̀ ni a jọ ń gbé sílẹ̀ ẹ̀kọ́ kan ìwọṣọ kan ìrìn kan tí ó jẹ́ pé àmọ̀ràn kan náà ni à ń gba àwọn tí à ń gbà ní ìmọ̀ràn gbà tí àwọn èèyàn tí wọ́n bá rí ìṣọ̀kan wa tí wọ́n bá rí i pé a jọ ní ìdàpọ̀ a sì ní ìrẹ́pọ̀ ìgbésí ayé wa tí ó wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn mímọ́ yóò máa jẹ́ kí wọn kí ó lè gbàgbọ́ bí a bá ń wàásù sí wọn èyí ni agbára tí ń ti ìwàásù wa lẹ́yìn kì í ṣe bẹ́ẹ̀ nìkan jẹ́ kí a wo ìṣe àwọn àpọ́sẹ̀lì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ ṣùgbọ́n ẹ̀yin ò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín ẹ̀yin ò sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalemu àti ní gbogbo Judea àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé tí a bá gba ẹ̀mí ọlọ́run láàyè ní ìgbésí ayé wa kí a fi ẹ̀mí ọlọ́run kún wa tí a ti ní ẹ̀mí ọlọ́run nínú àti lóde tí ó jẹ́ pé ọ̀rọ̀ tí a ń sọ èrò tí a ń rò láti ọ̀dọ̀ ẹ̀mí ọlọ́run wá ni tí ó jẹ́ pé agbára ẹ̀mí ọ̀run agbára iná ti jó àwọn nǹkan tí kò dára ní ìgbésí ayé ènìyàn
ẹ̀mí ọlọ́run iná ọlọ́run tí ń jorun ó ti wà ní ìgbésí ayé wa bí a bá ń sọ̀rọ̀ ẹ̀mí ọlọ́run yóò máa fi nǹkan wọ̀nyí lẹ́yìn yóò jẹ́ agbára fún ọ̀rọ̀ tí a ń sọ nínú ìwé ìṣe àwọn àpọ́sẹ̀lì orí kẹrin ẹsẹ̀ 21 nígbà tí wọ́n gbàdúrà tán ibi tí wọ́n gbé péjọ sí mìtìtì gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́ wọ́n ń fi ìgboyà sọ ọ̀rọ̀ ọlọ́run ẹni tí ó bá fẹ́ kí ìwà tòun kí ó ní agbára tí yí ọkàn padà agbára tó ń sí sí ìgbésí ayé ẹni tí agbára tí sí àwọn ẹlẹ́ṣẹ̀ lójú láti jẹ́ kí wọn kí ó rí olùgbàlà ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ agbára tí fún ẹni ní ìgbàgbọ́ nínú Jésù Kristì agbára tí jẹ́ kí a lè tẹríba kí a lè wólẹ̀ lẹ́sẹ̀ àgbélébu Jésù Kristì ẹni tí ó bá ń fẹ́ irú agbára bẹ́ẹ̀ fún ìwàásù rẹ̀ ó yẹ kí ó kún fún àdúrà ó ní nígbà tí wọ́n gbàdúrà tán èyí kì í ṣe àwọn tí ó ń sùn lórí àdúrà èyí kì í ṣe àwọn tí ó jẹ́ pé bí a bá ní ẹ jẹ́ kí a gbàdúrà ìṣẹ́jú márùn-ún wọn ti dá sí àdúrà èyí kì í ṣe àwọn tí ó jẹ́ wípé bí a bá ti ṣe èsì tán kí a sọ wípé ẹ jẹ́ kí a dìde ẹ jẹ́ kí a gbàdúrà bí wọ́n bá ti wúyẹ́wúyẹ́ fún ìṣẹ́jú kan wọn ò mọ kí ni wọ́n sọ mọ́ àwọn wọ̀nyí wọ́n gbàdúrà kíkankíkan wọ́n gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ bí wọ́n ti gbàdúrà a sọ fún wa wípé ibi tí wọ́n ti ń gbàdúrà ó mìtìtì bí ó bá jẹ́ pé àdúrà àdákẹ́jẹ́ ni àdúrà kí a má lè sọ̀rọ̀ síta àdúrà kí a má tirẹ̀ lè mọ̀ kí àwọn tí ó ń lọ nítòsí kí wọ́n má mọ̀ wípé a ń gbàdúrà ilé ibi tí wọ́n wà kò lè mìtìtì ṣùgbọ́n wọ́n gbàdúrà ibi tí wọ́n péjọ sí ó mìtìtì èyí ni àdúrà tí a ń gbà tí a ń làágùn àdúrà tí a ń gbà tí a ń sọ̀rọ̀ sókè àdúrà tí a ń gbà tí a ń mi ọwọ́ ọlọ́run ó wá sọ fún wa wípé wọ́n kún fún ẹ̀mí mímọ́ agbára ọlọ́run ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé wọn ó wá ní wọ́n fi ìgboyà sọ̀rọ̀ ọlọ́run ẹsẹ̀ 23 agbára ńlá ni àwọn àpọ́sẹ̀lì sì fi ń jẹ́rìí àjínde Jésù olúwa oore ọ̀fẹ́ púpọ̀ sì wà lórí wọn kí ni èrèdí tí a fi ń wàásù ohun tí a fi ń wàásù ni pé kí àwọn ọkàn kí ó ba lè ní ìgbàlà kí wọn kí ó ba lè gba Jésù Kristì gbọ́ kì í ṣe kí wọn kí ó lè máa wá sí ilé ìsìn kan ṣoṣo ṣùgbọ́n kí a ba lè gba ọkàn wọn là kí wọn kí ó lè gbé ìgbésí ayé tí ó borí ẹ̀ṣẹ̀ wo Jòhánù orí ogún ẹsẹ 30 àti ẹsẹ 21 ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì mìíràn ni Jésù ṣe níwájú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí a kò kọ sínú ìwé yìí ṣùgbọ́n wọ̀nyí lè a kọ kí ẹ̀yin kí ó lè gbàgbọ́ pé Jésù ní ṣe Kristì náà ọmọ Ọlọ́run àti ní gbígbàgbọ́ kí ẹ̀yin kí ó lè ní ìyè sí orúkọ rẹ̀ ní gbígbàgbọ́ kí ẹ̀yin kí ó lè ní ìyè lé orúkọ rẹ̀ nítorí bẹ́ẹ̀ èrèdí ìwàásù wà ní wípé kì í ṣe pé kí a jẹ́ alátakò àwọn ènìyàn kì í ṣe pé kí a máa lé wọn sá fún ọlọ́run kì í ṣe wípé kí a máa sọ wípé lágbájá èèyàn búburú ni lágbájá ìwàásù kọ́ yẹn èrèdí ìwàásù wà ní wípé kí wọn kí ó lè wá sọ́dọ̀ Jésù kí wọn kí ó lè ní ìgbàlà kí wọn kí ó lè kúnlẹ̀ fún Jésù kí wọn kí ó sì lè ní ìgbàlà ọkàn wọn kí wọn kí ó ba lè ní ìyè àìnípẹ̀kun lónìí ni Jésù Kristì ni ó ń pè ọ́ gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ẹni tí ó mọ Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí ó ti ní oore ọ̀fẹ́ wípé ó yẹ kí ó jẹ́ ẹlẹ́rìí òtítọ́ ẹlẹ́rìí tí ó mọ̀ wípé a lè ní ìgbàlà ṣé ìwọ fún ara rẹ̀ ṣé o ti ní ìgbàlà bí o bá ti ní ìgbàlà ó ti jẹ́ ẹlẹ́rìí ó ti di agbẹnusọ fún Ọlọ́run ìdádúró lórí ẹsẹ̀ rẹ kí o gbàdúrà kí agbára Ọlọ́run kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ kí ìgboyà kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ kí ọgbọ́n bí a ti gbé ìwàásù ìrere kalẹ̀ kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ kí ìtara fún iṣẹ́ Ọlọ́run kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ dìde kí o gbàdúrà sókè sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ ẹlẹ́rìí olóòótọ́ ẹlẹ́rìí tí gba ọkàn là ẹlẹ́rìí tí sọ fún àwọn èèyàn wípé Jésù Kristì ó ní ọ̀nà Jésù Kristì ó ní ìyè àti wípé Jésù Kristì ní ẹni náà tí a fi fún wa kí ó bá lè gbà wálà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa dìde kí o sọ fún Ọlọ́run
Jesu Kristi ni otito oni ona ati iye eni ken ti o ba to baba wa o ni lati wa nipasẹ re fọfun Olorun wi pe nipa eri re nipa kika oro Olorun fun awon eniyan nipa wuwa ti fun awon eniyan nipa pinpin awon iwe kekeke ipologo irere nipa awon iwe nipa kafeti nipa opolopo ogun Olorun wi pe o wa si irere o wa si irere o je eni ti mu awon eniyan wa si odo Jesu Kristi gbadura gbadura titi agbara Olorun ogbon Olorun iye Olorun ore ofe Olorun itara Olorun ina ti funi ni itara ti gbogbo irewesi yo kuro ni igbesi aye re gbadura titi awon nkan won ni yo ti sele ni igbesi aye re to fi je eleri ojo.

Ọ̀tọ́mì, orí kẹrin, ẹsẹ̀ ìkarùn-ún àti ìkẹfà. Wòó, èmi ti kọ́ yín ní ìlànà àti ìdájọ́ bí Olúwa Ọlọ́run mi ti pàṣẹ fún mi pé kí ẹ̀yin kí ó lè máa ṣe bẹ́ẹ̀ ní ilẹ̀ náà níbi tí ẹ̀yin ń lọ láti gbà á. Nítorí náà, ẹ pa wọ́n mọ́ kí ẹ sì máa ṣe wọ́n, nítorí pé èyí le ọgbọ́n yín. Ọ̀rọ̀ Ọlọ́run ni ọgbọ́n wa, kì í ṣe ìtàn àròsọ, kì í ṣe ìtàn láti ọ̀dọ̀ àwọn kèfèrí, kì í ṣe àwọn òwe ìbílẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ni ọgbọ́n wa. Ọ̀rọ̀ Ọlọ́run ni yóò fún wa ní ọgbọ́n àti òye láti mọ bí a ti rìn, bí a ti ṣe, bí a ti jẹun, bí a ti gbé ẹbí dúró, àti bí a ti tọ́jú ẹbí. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó máa dà wá lóye irú ìwà tí ó yẹ kí onígbàgbọ́ hù, ìrìn tí ó yẹ kí onígbàgbọ́ kí ó rìn. Ọ̀rọ̀ Ọlọ́run ni fúnni lé ọgbọ́n. Nínú Jákọ́bù orí kẹta, Jákọ́bù orí kẹta, ẹsẹ̀ ìkẹtàdínlógún àti ẹsẹ̀ ìkejìdínlógún. Ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá àkọ́ mọ́, a sì ní àlàáfíà, a ní ìpamọ́ra, kì í sì ṣòro láti bẹ̀. A kún fún àánú àti fún èso rere, lé àìsí ègbè àti lé àìsí àgàbàgebè. Èso òdodo lé à ń gbìn lé àlàáfíà fún àwọn tí ń ṣiṣẹ́ àlàáfíà. Bí a bá rí ẹnikẹ́ni tí ó sọ wípé òun gbọ́n, ṣùgbọ́n tí kò sí ní ìwà mímọ́, èyí tí ì ṣe ọgbọ́n Ọlọ́run. Nítorí ọgbọ́n tí ó ti òkè wá àkọ́kọ́ mọ́, ohun àkọ́kọ́ tí a mọ̀ nípa ọgbọ́n tí ó ti òkè wá ni wípé a jẹ́ kí a ní ìwà mímọ́, ìwà òdodo, a jẹ́ kí a máa rìn déédé. Ẹni tí ó bá ní ọgbọ́n àtòkè wá kì í ṣe ọgbọ́n oníkópani, ọgbọ́n alágídí, ọgbọ́n ajínilẹ́sẹ̀, ọgbọ́n ẹni tí ó lè jalè, ṣùgbọ́n tí ohun gbogbo tí ó mú láti inú ọjà wa ó ṣeéṣe kí a máa rí. Ọgbọ́n tí ó ti òkè wá ó jẹ́ ọgbọ́n tí jẹ́ kí a wà ní ìwà mímọ́ àkọ́kọ́ mọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, a sì ní àlàáfíà. Ẹni tí ó bá sọ wípé òun jẹ́ ọlọ́gbọ́n, ṣùgbọ́n tí kò lè pa àlàáfíà inú ẹbí mọ́, tí kò lè pa àlàáfíà mọ́ nínú ìjọ, tí kò lè pa àlàáfíà mọ́ nínú láàrin àwọn ọ̀rẹ́, èyí kì í ṣe ọgbọ́n Ọlọ́run. Ẹni tí ó bá sọ wípé òun ní ọgbọ́n, ṣùgbọ́n tí ó ń kọ ẹ̀yìn ọ̀rẹ́ sí ọ̀rẹ́, tí ó ń da ilé onílé, tí ó ń dàárú. Ẹni tí ó sọ wípé òun ní ọgbọ́n, ṣùgbọ́n tí ó ń bí ìyàwó rẹ̀ nínú ní ìgbà gbogbo, èyí kì í ṣe ọgbọ́n àtòkè wá. Ọgbọ́n tí ó ti òkè wá a máa fúnni ní àlàáfíà, a ní ìpamọ́ra. Ẹni tí ó sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí kò ní ìfaradà, tí kò ní ìpamọ́ra, èyí kì í ṣe ọgbọ́n tí ó ti òkè wá, kì í ṣòro láti bẹ̀. Ẹlòmíràn a sọ wípé òun ní ọgbọ́n, bí a bá ṣẹ̀ kì í jẹ́ kì í gbẹ̀bẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹni tí ó ní ọgbọ́n Ọlọ́run. A kún fún àánú àti fún èso rere, lé àìsí ègbè, lé àìsí àgàbàgebè. Ohun tí a pè ní ègbè níhìn ni wípé kì í gbé ẹlẹ́ṣẹ̀ sí aláìṣẹ̀, kì í ṣe ẹni tí ó jẹ́ ojúsàájú ènìyàn, ṣùgbọ́n láìsí ègbè àti láìsí àgàbàgebè. Irú ẹni bẹ́ẹ̀ a ní èso òdodo, a ní àlàáfíà. Èyí ni ọgbọ́n Ọlọ́run. Èyí ni a fi ń sọ wípé ọgbọ́n Ọlọ́run á jẹ́ kí a mọ ìwà hù, á jẹ́ kí a mọ bí onígbàgbọ́ bí a ṣe ń rìn àti ohun tí ó yẹ kí onígbàgbọ́ kí ó máa ṣe. Wo Éfésù orí karùn-ún, kí a wo iṣẹ́ tí ọgbọ́n Ọlọ́run ṣe ní ìgbésí ayé wa. Éfésù orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Nítorí náà, ẹ kíyèsí láti máa rìn ní ìwà pípé, kì í ṣe bí aláìlọ́gbọ́n, ṣùgbọ́n bí àwọn ọlọ́gbọ́n. Bí a bá jẹ́ ọlọ́gbọ́n, a ó wà ní ìwà pípé, a ó rìn ìrìn òdodo, a ó ní àmúyẹ tí múni lọ sí ọ̀run. Àmúyẹ tí sì múni lọ sí ọ̀run ni ìwà mímọ́. Láìsí ìwà mímọ́, kò sí ẹni tí yóò lè rí Ọlọ́run. Ẹsẹ̀ ìkẹrìndínlógún, ẹ máa ra ìgbà padà, nítorí gbogbo olè àwọn ọjọ́.

0: sọ ni wípé ẹni tí ó bá ní ọgbọ́n ọlọ́run tí ó ní ọ̀rọ̀ ọlọ́run kì yóò máa fi àkókò ṣòfò. À ń fi àkókò ṣòfò bí a bá ń lọ sí ilé ijó, bí a bá ń lọ sí ilé sinimá, bí a bá ń lọ sí ilé tẹ́tẹ́, à ń fi àkókò ṣòfò ni. Àkókò tí ó yẹ kí a fi ka bíbélì, àkókò tí ó yẹ kí a fi tọ́jú ẹbí, àkókò tí ó yẹ kí a wà lé ẹnu iṣẹ́, àkókò tí ó yẹ kí a máa ṣe ìjèrè ọkàn, àfi ń ta tẹ́tẹ́. Irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹni tí ó jẹ́ ọlọ́gbọ́n. Ẹni tí ó jẹ́ ọlọ́gbọ́n a máa ra ìgbà padà, nítorí búburú lè àwọn ọjọ́. Nítorí náà, ẹ má ṣe jẹ́ aláìlóye aláìlọ́gbọ́n, ṣùgbọ́n ẹ máa mòye ohun ìfẹ́ Olúwa, ohun tí ìfẹ́ Olúwa já sí. Ẹni tí ó bá jẹ́ ọlọ́gbọ́n yóò máa mòye ohun tí ó jẹ́ ìfẹ́ Ọlọ́run, ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe. Ẹsẹ̀ 18. Ẹ má sì ṣe mu wáìnì lé àmupara, èyí nínú èyí tí rúdurùdu wà, ṣùgbọ́n ẹkún fún ẹ̀mí. Rántí wípé àwọn nǹkan wọ̀nyí ni a ń sọ nípa ọgbọ́n Ọlọ́run. Ẹni tí ó bá jẹ́ ọ̀mùtí tí ó ń kún fún ọtí wáìnì nígbà gbogbo, ó di aláìlọ́gbọ́n. Ẹ sì máa bá ara yín sọ̀rọ̀ nínú sáàmù, nínú orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa kọrin, kí ẹ sì máa kọrin dídùn lé ọkàn yín sí Olúwa. Ẹ máa dúpẹ́ nígbà gbogbo fún gbogbo nínú Ọlọ́run, lọ́wọ́ Ọlọ́run àní Bàbá, lé orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ máa tẹríba fún ara yín nínú ìbẹ̀rù Ọlọ́run. Àwọn nǹkan wọ̀nyí ni ìṣe àwọn ọlọ́gbọ́n, ọlọ́gbọ́n nípa ti ẹ̀mí. Wò ó nínú Kólósè 3:16. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Kristì, máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo. Kí ni ọgbọ́n yìí, kí ni yóò ṣe ní ìgbésí ayé wa? Kí ẹ máa kọ́, kí ẹ sì máa gba ara yín níyànjú. Bí a bá ní ọgbọ́n Ọlọ́run, a ó máa kọ́ àwọn ẹni tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó wa. Ṣé o ti mọ̀ nípa àtúnṣe? Ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n Ọlọ́run. Ṣé o ti mọ̀ nípa ìgbàlà? Ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n Ọlọ́run. Ṣé o ti mọ̀ nípa bí a ti wọṣọ gẹ́gẹ́ bí onígbàgbọ́, bí a ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́? Ṣé o mọ̀ nípa bí a ti gbé ilé dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run? Àwa obìnrin tí a ti lóye bí a ti ń tọ́jú ọkọ, bí a ti ń tọ́jú ọmọ, bí a bá ní ọgbọ́n Ọlọ́run, a ó kọ́ àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó, kí àwọn pàápàá kí ó ba lè mọ bí ilé ti tòrò. Àwa tí a jẹ́ ọkùnrin, bí a bá ní ọgbọ́n Ọlọ́run, kí a sì ti gbéyàwó fún ọjọ́ pípẹ́ díẹ̀, a ó kọ́ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbéyàwó, a ó máa gbà wọ́n ní ìyànjú. Èyí ni ọgbọ́n Ọlọ́run. Ó ní a ó máa kọ́ ara wa, a ó sì máa gba ara wa ní ìyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. A rí àwọn ẹlòmíràn bí a bá wà nínú ilé ìsìn, wọn ó kà wọ́n gbéra bí a bá ń kọrin. Bí a bá ní ọgbọ́n Ọlọ́run, a ó máa kọ orin láti inú ọkàn wa jáde sí Olúwa. Orin ìyìn, orin ẹ̀mí, orin tí ó ní ìtumọ̀, orin tí gbéni dúró, orin tí múni tẹ̀síwájú nínú ọ̀nà ìhìn rere yìí ni a ó máa kọ. Bí a bá rí ẹnikẹ́ni tí ń kọ orin ayé, orin tí kì í ṣe orin ẹ̀mí, orin tí kì í gbéni dúró, orin tí tún fa ọkàn wa padà sínú ayé àti ijó tí fa ọkàn padà sínú ayé, èyí kì í ṣe pẹ̀lú ọgbọ́n Ọlọ́run. Ṣùgbọ́n kí ọ̀rọ̀ Kristì kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ lé ọgbọ́n gbogbo. Kí a máa kọ́, kí ẹ sì máa gba ara yín níyànjú nínú sáàmù, èyí ni orin Dáfídì, tàbí nínú orin ìyìn àti orin ẹ̀mí, àti kí ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. Ìkẹta, ó wà nínú Ẹsẹ̀ 17, ìpinnu tí ó wà lẹ́yìn àwọn ìṣe wa. Ohun tí ó yẹ kí ó jẹ́ ìpìlẹ̀ fún àwọn gbogbo tí à ń ṣe, ó ní ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe, lé ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Bàbá nípasẹ̀ rẹ̀. Ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ní ilé tàbí ilé òde, láàrin ẹbí tàbí láàrin àwọn ọ̀rẹ́, ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe láàrin àwọn onígbàgbọ́ tàbí láàrin àwọn aláìgbàgbọ́, ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ní ibi iṣẹ́ tàbí ní inú ìjọ, ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe nígbà tí a wà láàrin àwọn aláìgbàgbọ́ tàbí nígbà tí a wà láàrin àwọn onígbàgbọ́, ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ìbáàjẹ́ láàrin ọ̀sẹ̀ tàbí ní ọjọ́ ìsinmi, ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe, ẹ máa ṣe é gẹ́gẹ́ bí fún ògo Ọlọ́run. àti kí a máa ṣe ní orúkọ Jésù olúwa wa. Èyí ni ìpinnu tí ó yẹ kí ó wà nínú ẹnì kọ̀ọ̀kan wa. Ìgbésí ayé tí kò ní irú ìpinnu báyìí, ó dàbí ènìyàn tí kò ní ọpọlọ. Bí a bá rí ènìyàn kan tí kò ní ọpọlọ, kò mọ àkókò àti jókòó, àkókò àti dìde, àkókò àti jẹun, àkókò bí a ti wọṣọ, bí a ti rìn, bí a ṣe ṣe nǹkan pẹ̀, bí ọmọlúàbí, kò mọ irú nǹkan bẹ́ẹ̀. Irú ẹni tí ó ń gbé ìgbésí ayé rẹ̀ láì ní ìpinnu tí a kà nínú ẹsẹ̀ 17 yìí, ó dàbí ọkọ̀ ojú omi tí kò ní ìtọ́kọ̀, tàbí ó dàbí mọ́tò ayọ́kẹ́lẹ́ ṣùgbọ́n tí kò ní atukọ̀. Ó dàbí ilé tí kò ní ìpìlẹ̀, ó dàbí àwọn akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n tí kò sí olùkọ́, ó dàbí àwọn ọmọ ogun ṣùgbọ́n tí kò ní balógun. Ó yẹ kí a mọ̀ wípé ìgbésí ayé wa, bí a bá fẹ́ dé ìbúté rere, ó yẹ kí a mọ̀ wípé ìgbésí ayé wa ní láti ní ìpinnu. Ìpinnu kan yìí ni ó sì ṣe pàtàkì wípé ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe ní ọ̀rọ̀ tàbí ní ìṣe, kí a máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Kristì Olúwa. Wẹ́sẹ̀ 17, ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe, ẹ máa fi tọkàntọkàn ṣe é gẹ́gẹ́ bí fún Olúwa, kì í ṣe fún ènìyàn. Nínú Kọ́ríntì 1:10 ẹsẹ̀ 21. Nítorí náà, bí ẹ̀yin bá ń jẹ, tàbí bí ẹ̀yin bá ń mu, tàbí ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe, ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe, ẹ máa ṣe gbogbo wọn fún ògo Ọlọ́run. Èyí ni ó yẹ kí ó jẹ́ ìpinnu ẹnì kọ̀ọ̀kan wa, wípé ohun gbogbo tí à ń ṣe ní ọ̀rọ̀, ní ìṣe, ní ìrìn, níbikíbi, ní àkókò kákòókò, yálà ní ìbẹ̀rẹ̀ ọdún tàbí ní òpin ọdún tàbí ní àárín ọdún, nínú ìjọ tàbí níbikíbi tí a bá ti bá ara wa, ògo Ọlọ́run ni ó yẹ kí ó máa jẹ́ ìlépa wa. Kì í ṣe wípé kí a máa fẹ̀, tàbí kí a máa gbéraga, tàbí kí a máa gbé ara wa sókè. Bí ó bá jẹ́ wípé ohun tí a ń ṣe láti fẹ̀, a ń ṣe láti gbé ara wa sókè, èyí kì í ṣe ìfẹ́ Ọlọ́run. Irú nǹkan bẹ́ẹ̀ yóò mú ẹ̀ṣẹ̀ lọ́wọ́ níwájú Olúwa. Ṣùgbọ́n ohunkóhun tí a ń ṣe ní ibikíbi, ní àkókò kákòókò, ní ìgbàkígbà, ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo tí a ń ṣe wọ̀nyí, wọ́n wà fún ògo Ọlọ́run nìkan ṣoṣo. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a bá Ọlọ́run sọ̀rọ̀. A ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí, ìpinnu wo ló ń mú? Ṣé o fẹ́ máa to ọ̀rọ̀ Ọlọ́run jọ sínú ọkàn rẹ? O fẹ́ máa kà á nígbà gbogbo? O fẹ́ máa jẹ ẹ́ gẹ́gẹ́ bí ẹni jẹun? O fẹ́ máa rí i wípé ọ̀rọ̀ Ọlọ́run wà nínú ọkàn rẹ, ó sì fún ọ ní ọgbọ́n tí ó jẹ́ kí o máa rìn, kí o máa ṣe gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó sì fún ọ ní ìgbàlà, ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ó rìn déédé, ó rìn ní ìwà mímọ́, kí o bá lè ní ohun àmúyẹ kí múni lọ sí ọ̀run. O sì rí pé ìpinnu yìí láti máa wà, láti máa gbé fún ògo Ọlọ́run nìkan ṣoṣo ni ó wà ní ìgbésí ayé rẹ. Gbàdúrà sọ fún Ọlọ́run kí ó bá lè fún ọ ní ọgbọ́n tí ó yẹ, oore ọ̀fẹ́ tí ó yẹ, kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó bá lè jẹ́ àjẹmọ́nú fún ọ, kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó bá lè máa tọ́ ní ìgbà gbogbo. Sọ fún Ọlọ́run bí o ti rí wípé o ti jẹ́ aláfara tẹ́lẹ̀tẹ́lẹ̀, o ti ń jẹ́ àfara, àti máa ka ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbà gbogbo, àti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbà gbogbo. Mú ìpinnu lónìí wípé gbogbo àwọn ìjáfara wọ̀nyí ó mọ kúrò ní ìgbésí ayé rẹ, àti láti ìsinsìnyí lọ ó rí wípé ó ń rìn, ó ń ṣe fún ògo Ọlọ́run gẹ́gẹ́ bí ìkọ́ni ọ̀rọ̀ Ọlọ́run nìkan ṣoṣo.
1: Thank you.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ bí a ti péjọ lónìí, wípé a péjọpọ̀ pẹ̀lú ayọ̀, pẹ̀lú inú dídùn, pẹ̀lú ìrètí wípé ohun gbogbo tí a ó béèrè lẹ ó ṣe fún wa. Nítorí àwa ni ẹ ti ṣe ní olóríire, tí ẹ ti fún wa ní àwọn ìlérí, ìlérí tí ò lè yẹ̀, ìlérí tí kì í tà sé. Wípé nígbàkúùgbà bóyá a ní wàhálà ni àbí a ní àwọn ìṣòro ní ìgbésí ayé wa, bí a bá ké pè yín pẹ̀lú ọkàn òtítọ́ àti pẹ̀lú ìgbàgbọ́ wípé ẹ ó gbọ́, a sì mọ̀ wípé ẹ ò tí ì dojú tì wá nígbà kankan rí. Láti ìgbà tí àwọn onígbàgbọ́ láti ayébáyé tí wọ́n ti ń ké pè yín, tí wọ́n ti ń ké pe orúkọ Jésù, láti ìgbà ilẹ̀ ti ń gbọ́ tiwọn, títí dòní olónìí yìí lẹ̀sìn gbọ́ ti wá bákan náà, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí la ti ń gbọ́, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu, iṣẹ́ àmì tí ẹ ń ṣe. A dúpẹ́ ẹgbà pé àtìyìn wa. Èyí ni ó mú kí a wá pẹ̀lú ọkàn ìgbàgbọ́, pẹ̀lú ayọ̀, pẹ̀lú onídídùn àti ìrètí wípé lónìí pẹ̀lú bí a ó ti gbàdúrà wípé ẹ ó gbọ́ ti wá. Ẹ̀bẹ̀ àti àdúrà wa ni wípé ibikíbi tí àìsàn bá wà, ẹ bá wa lé wọn jáde. Ibikíbi tí àìní tàbí ìpọ́njú tí ó bá wà ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan nínú wa, ẹ bá wa mú ọ kúrò lórúkọ Jésù. Ẹ ṣàánú fún àwọn ènìyàn yín, ẹ fún wọn ní ayọ̀ àti inú dídùn, kí àdúrà wọn kí ó gbà. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, lórúkọ Jésù Kristì Olúwa wa. Inú mi dùn láti rí wípé a tún péjọ lónìí sẹ́sẹ̀ àgbélébòó ní iwájú Olúwa, kí a ba lè sọ àwọn ẹ̀dùn ọkàn wa fún Olúwa. Nítorí wípé ìdánilójú tí a ní ní ìgbàkúùgbà tí a bá wá síwájú Olúwa ni wípé bí a ti ń ké pè é ni yóò máa dá wa lóhùn. Bí a bá ké pe Olúwa pẹ̀lú ìgbàgbọ́, bí a bá mú àwọn ìlérí tí ó ti ṣe fún wa nínú ọ̀rọ̀ rẹ̀, tí a mú wá sí iwájú Ọlọ́run, tí a ń sọ fún un wípé òun ni ó ṣèlérí, ohun tí ó sì ṣèlérí, ẹni tí kì í kùnà wípé kí ó mú nǹkan wọ̀nyí ṣe, ó dájú wípé yóò mú wọn ṣe, yóò gbọ́ àdúrà wa. Àdúrà mi lónìí ni wípé ẹnì kọ̀ọ̀kan wa tí a wá síhìn-ín wípé Ọlọ́run yóò dáhùn àdúrà wa. Lónìí mo ń sọ̀rọ̀ nípa àkòrí kan tí ó ṣe pàtàkì, tí ó yẹ fún ẹnì kọ̀ọ̀kan wa láti wò pẹ̀lú ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kí a rí wípé bí a ti ń gbọ́ ọ̀rọ̀ tí a ń sọ lónìí yìí, wípé a fiyè sí i, a gbà á gbọ́, a dúró lé e lórí, a sì ṣiṣẹ́ lórí rẹ̀. Èyí ni wípé a gbàdúrà gẹ́gẹ́ bí a ó ti máa kọ́ wa. Ọ̀rọ̀ tí mo ń sọ lónìí ni agbára ìsọtẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ onígbàgbọ́. Agbára ìsọtẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ onígbàgbọ́. Ìgbà tí a ń sọ nípa ìsọtẹ́lẹ̀, ó ṣeéṣe kí ó ya àwọn ẹlòmíràn lẹ́nu. Nítorí wípé àwọn ẹlòmíràn wọ́n máa ń fi ẹ̀sùn kàn wá àwọn ẹlòmíràn tí wọ́n wà ní ìta. Wọ́n a máa sọ wípé a ò fi àyè gba ẹ̀bùn ìsọtẹ́lẹ̀, a ò sì fi àyè gba àwọn wòlíì láàrin wa. Irú àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀, òye òye wọn dáradára. Wọ́n máa ń rò wípé bí wọ́n ti ń ṣe ní ìjọ ẹlẹ́mìí, èyí tí wọ́n ń pè ní ìjọ ẹlẹ́mìí, gbà tí wọn ò bá rí irú bẹ́ẹ̀ ní àkókò tiwa tàbí nínú ìjọ tiwa, wọ́n máa ń rò wípé a ò mọ ohun tí wọ́n ń pè ní ìsọtẹ́lẹ̀ tàbí ẹ̀bùn àwọn wòlíì. Ṣùgbọ́n ohun tí ó dàbí ẹni wípé kò yé àwọn tí wọ́n ń fi irú ẹ̀sùn yìí tí wọ́n ń fi kàn wá ni wípé wọn ò mọ ìyàtọ̀ tó wà láàrin àwọn wòlíì ti májẹ̀mú láéláé àti àwọn wòlíì tí ó wà nínú májẹ̀mú titun. Ààyè ò sí fún wa láti ṣe àlàyé púpọ̀ nípa rẹ̀, ṣùgbọ́n jẹ́ kí n sọ díẹ̀ fún ọ. Àwọn wòlíì tí wọ́n wà nínú májẹ̀mú láéláé, a rí i wípé nípa ìwọṣọ wọn a máa ń dá wọn mọ̀, yàtọ̀ sí àwọn ọmọ Ísíráẹ̀lì tó kù. Àwọn wòlíì tí ó wà nínú májẹ̀mú titun, a kì í dá wọn mọ̀ pẹ̀lú aṣọ. Bí apostelì ti ń wọṣọ, tí wòlíì ń wọṣọ, tí evangelist ń wọṣọ, ti ajihin rere ti o nwoso tabi ti awon oloko oloso agutan ati awon omo ijo omo leyin Kristi bi won ti nwoso be ni ari iwe pe awon woli majemo ti tun bakan na won nwoso a ki fi aso gereje tabi aso ti opo fun odindi odun kan tabi aso ti o nwole a ki fi da woli ti majemo titun a ki fi da won mo ninu majemo lailai ni ari wipe eni bi Mose o ni opa ti a ba lowo re nigba ti a pe ki se be nikan Elisha ari wipe oun na ni opa nitori wipe a so fun wa nigba ti omo kan ku ti a so fun Gehazi wipe ki o lo ji dide Elisha fun ni opa re nitori be awon ti majemu laila o ma gbe opa kaakiri awa ti a wa ni majemu titun se o ba opa lowo Jesu Kristi oun ni woli agba oun ni eni ti so ti ki ye oun ni eni ti o ri awon nkan tin bo ni waju oun lo so wi pe oro aye ati orun won le koja lo o kikini ninu oro mi ki o koja lo laise oun ni woli agba ti o ri opin aye ni akoko ti o nse ise iranse sugbon ko gbe opa lowo a si ri opolopo ise iyanu ti eyan bi Paulu tabi eyan bi Peteru ati Johanu e ti won se a o ri opa lowo won awon ti oye oye nkan ti won fi man da won mo laarin ara won ni we pe won ma gbe opa lowo bi won ba ti gbe opa lowo won a so fun won we pe awon je woli ni won a si ma wo awa ti a wa ni ijo onihin rere awa ti majemu titun ti o ye daradara awa ti majemu ti a ba wada pelu Jesu Kristi awa ti a fi sokan ti a si ntele won ma fi esun kan wa wi pe a o mo bi ati gbadura nitori wi pe a ki se woli ki se be nikan a ma ri wi pe ninu majemu lailai ni a ma ri wi pe Mose o bo bata ko lese Joshua o bo bata ko lese ki se be nikan Ezekiel igba mi won wa ti a so fun ati Isaiah papa wi pe ki won ma rin lai lo bata ki o ba le je apere fun awon mo Israeli ko ma bi won ni ibere wo pe akilode ti won fi nse be nipa ibere ti won bi won yi won le so fun awon eniyan wo pe e ti dese si Oluwa nitori be agbara Olorun ati ifahan Olorun o kuro laarin yin o je apere fun won bi o ba wo majemu titun a o ri wo pe ki a ma bo bata ki se ise Jesu tabi ise awon aposteli tabi ise awon ti a ri ninu majemu titun awon ti won jade loni ti won so wi pe awon je woli won ma ro wi pe gba ti awon o ba wo bata e je ki won a da won mo gege bi woli bi won ba n wo awa ti a n wo aso ti a n wo bata ti a n gerun wa ni igba de igba ti irun wa ti osan de ibi ibi ejika wa won ni oye woli pe ko ye awa sugbon awon ni oye oye awa amo oro Olorun a si mo wi pe woli wa ninu majemu lailai o wa ninu majemu titun sugbon ise esin won yato sira ati wi pe agbara ti won lo ati ona ti won fi gbadura o yato si ara won ninu majemu lailai ni ari ewe pe igba miran bi Mose bi o ba fe gbadura a lo si ori oke lati lo gba awe fun o sese ki o je ogoji ojo sugbon ninu majemu titun se ori Peteru nigba ti o n gba awe a so wi pe o wa ni ile re o si wa ni oke ile re nibi to ti n gbadura ki o to di wi pe o so kale wa lati wa jeun se ori Paulu nigba ti o gba awe ojo meta ti ko jeun to n gbadura Olorun n so fun Ananias wi pe ile ibi bayi bayi ni o ti ba Paulu ko se lo si ori oke ki se mo majemu lailai ni nitori be je ki o ye o awon ti won fesun kan wa wi pe isotele oye wa tabi ebon awon woli oye wa awon ni oye oro Olorun ye awa dara dara loni mo so wi pe mo so nipa agbara isotele ti o wa ninu oro awa onigbagbo sugbon kin to tesiwaju je kin tun so fun o ki se gbogbo awa ti a wa ninu majemu titun ninu ijo ti a gbe kale gege bi majemu titun ni a je woli je ki a wo Korinti kini ori ikejila ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Gbogbo wọn ní ṣe àpọ́sẹ̀lì bí. Gbogbo wọn ní ṣe wòlíì bí. Gbogbo wọn ní ṣe olùkọ́ni bí. Gbogbo wọn ní ṣe ní ṣiṣẹ́ ìyanu bí. Ìdáhùn tí ó yọ jáde fún àwọn ìbéèrè wọ̀nyí ni pé rárá ń dá o. Kìí ṣe gbogbo àwọn onígbàgbọ́ ni a lè pè ní àpọ́sẹ̀lì. Kìí ṣe gbogbo àwọn onígbàgbọ́ ni a lè pè ní wòlíì. Kìí ṣe gbogbo àwọn onígbàgbọ́ ni a lè pè ní olùkọ́ni tàbí ẹni tí ń ṣe iṣẹ́ ìyanu. Kíni ṣe tí a ò lè pe gbogbo àwọn onígbàgbọ́ ní wòlíì tàbí àpọ́sẹ̀lì? Wo ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Ọlọ́run sì gbé àwọn mìíràn kalẹ̀ nínú ìjọ. Ìkíní, àwọn àpọ́sẹ̀lì. Ìkejì, àwọn wòlíì. Ẹ̀kẹta, àwọn olùkọ́ni. Lẹ́yìn náà iṣẹ́ ìyanu. Lẹ́yìn náà ẹ̀bùn ìmúláradá, ìrànlọ́wọ́, ẹ̀bùn àkóso onírúurú èdè. Níhìn ni ó ti jẹ́ kí ó yé wa wípé Ọlọ́run gbé àwọn kan kalẹ̀, kì í ṣe gbogbo ènìyàn, ni ó fún ní ẹ̀bùn àpọ́sẹ̀lì tàbí ẹ̀bùn wòlíì tàbí ẹ̀bùn ìmúniláradá tàbí ẹ̀bùn olùkọ́ni. Kì í sì ṣe gbogbo ènìyàn ni a lè pè ní olùṣọ́ àgùntàn. Nínú Éfésù orí kẹrin ẹsẹ̀ ìkọkànlá. Éfésù orí kẹrin ẹsẹ̀ ìkọkànlá. Ó sì ti fi àwọn kan fúnni bí àpọ́sẹ̀lì àti àwọn mìíràn bí wòlíì àti àwọn mìíràn bí evangelist, àwọn ajíhìn rere, àti àwọn mìíràn bí olùṣọ́ àgùntàn àti olùkọ́ni. Níhìn ni Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé kìí ṣe gbogbo àwa onígbàgbọ́ ni a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àpọ́sẹ̀lì. Kìí sì ṣe gbogbo àwa onígbàgbọ́ ni a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí wòlíì, gẹ́gẹ́ bí evangelist ajíhìn rere, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tàbí gẹ́gẹ́ bí olùkọ́ni. Ṣùgbọ́n mo fẹ́ kí ó yé wa ohun kan tí a rí ní ìgbésí ayé àwọn wòlíì. Ìbáṣe májẹ̀mú láéláé tàbí májẹ̀mú titun, ohun kan tí a rí tí ó jẹ́ kí a dá wọn mọ̀, tí ó sì jẹ́ kí ìgbésí ayé wọn kí ó yàtọ̀ sí àwọn ọmọ Ísíráẹ̀lì tó kù, òun ni ìwà àti àmì ìgbàgbọ́ nínú iṣẹ́ ìránṣẹ́ wọn. Mo fẹ́ kí o fi iyè sí èyí. Ohun tí ó ṣe pàtàkì ní iṣẹ́ ìránṣẹ́ wòlíì nínú májẹ̀mú láéláé tàbí nínú májẹ̀mú titun, kìí ṣe aṣọ tí wọ́n wọ̀, kìí ṣe wípé kò sí bàtà lẹ́sẹ̀ wọn, kìí ṣe pé wọ́n gbé ọ̀pá lọ́wọ́, kìí ṣe wípé irun wọn gùn púpọ̀ tí a ò gẹ́, kìí ṣe wípé wọ́n wà lórí òkè tàbí wọ́n wà létí òkun. Ohun tí ó ṣe pàtàkì jù ni wípé wọ́n máa ń sọ ọ̀rọ̀ Ọlọ́run, àti wípé wọ́n ní ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ń sọ, àti pé bí wọ́n bá ti ń sọ, wọ́n ń sọ inú Ọlọ́run. Bí wọ́n sì ti ń sọ inú Ọlọ́run, wọ́n dúró ti ọ̀rọ̀ yìí, wọ́n rí wípé ọ̀rọ̀ tí a sọ jáde láti ẹnu wòlíì ó jẹ́ ohun tí a múṣẹ. Ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ láti ẹnu wọn jáde, èyí tí a lè lò gẹ́gẹ́ bí èdè tí wa wípé àṣẹ àti agbára wà nínú ọ̀rọ̀ wọn. Òun ni a rí wípé ó wà ní ìgbésí ayé onígbàgbọ́ tòótọ́ lónìí. Bí a bá ń pe nǹkan ní àsọtẹ́lẹ̀, tí ò bá sì yí ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, jẹ́ kí ó yí ọ lónìí wípé àsọtẹ́lẹ̀ ni ọ̀rọ̀ tí a sọ ṣáájú àkókò kí ó tó ṣẹlẹ̀. Àsọ ṣáájú ìgbà. Àsọtẹ́lẹ̀. Àsọ ṣáájú àkókò kò tíì ṣẹlẹ̀, ṣùgbọ́n àsọ. Bí a sì ti sọ ọ̀rọ̀ yìí, a ní ìgbàgbọ́ wípé àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ ni, wípé nígbòóyá nígbòóṣe ọ̀rọ̀ yìí ó ń bọ̀ wá ṣẹ. Èyí ni a fi ń pè ní àsọtẹ́lẹ̀. Ó yẹ kí onígbàgbọ́ kí ó mọ̀ wípé òun pàápàá òun ní agbára ìsọtẹ́lẹ̀ yìí. Òun ní agbára àṣẹ tí ó lè fi agbára fún ọ̀rọ̀ tí òun sọ láti ẹnu òun jáde, kí ọ̀rọ̀ tí òun sọ yìí kí ó lè di mímúṣẹ. Bí onígbàgbọ́ kọ̀ọ̀kan nínú wa lónìí, bí a bá kíyè sí ìgbésí ayé àwọn wòlíì nínú májẹ̀mú láéláé, kí a sì rí bí Ọlọ́run ti bá wọn lò, kí a sì jẹ́ kí Ọlọ́run kí ó bá wa pàápàá lò bẹ́ẹ̀, kí a sì jẹ́ kí ọ̀rọ̀ tí a ń sọ láti ẹnu wa jáde kí ó dàbí ọ̀rọ̀ tí àwọn wòlíì tí wọ́n ń sọ láti ẹnu wọn jáde. o daju wepe agbara ti o ba won sise agbara ti o nti oro won leyin agbara ti o mo oro won wa si ise ni igba aye ti won agbara kan na yo ma ti oro ti wa leyin agbara kan na yo ma mu oro wa wa si ise agbara kan na yo fi ase ati ipa fun awon oro ti a nso lati enu wa jade ki eyi ki o to le ri be awon mefa kan wa ti a se akiyesi ninu oro olorun ti a ti se akiyesi ninu oro awon woli ti igbani ti o se se ki a wa paapa ki a le fi si igbe aye wa loni ki oro wa ki o ba le ni agbara ti oro awon woli ti igbani ti o ni je ki a wo nkan wonyi ni ikokan ikini ki woli awon ti igbani ki won ki o to so oro kankan jade lenu ari wi pe won gba oro lati enu oluwa e se pataki popo wi pe awon woli ti igbani won gba oro lo oro olorun lati enu oluwa o se se ki olorun ki o ba won so loju ko oju o se se ki olorun ki o ba won so lona miran ohun ti a ri ni wi pe oro ti won so ni awon woli ti igbani won soro yi gege bi a ti fi fun won lati odo Oluwa wa bi awa paapa bi a ba se be bi a ba ri pe a ko je ki oro kan ki o jade lenu wa bi ki ba se oro ti a gba lati enu Oluwa a o ri wi pe oro wa yo ni agbara nitori pe ki se oro ti wa oro ti Olorun ni je ki a wo Jeremiah ori kini lati ese ikerin nigba na ni oro Oluwa to mi wa fiye si gidigidi nigba na li oro Oluwa to mi wa o se se ki o ma so we pe aye ti yi pada oro Oluwa ki to wa wa nisinsin yi rara ko ri be awa ni o fiye si dara dara sori nigba miran boya o ro nkan kan boya oni wahala nkan kan so si olokan a so fun o wi pe ma binu je Oluwa wa lori ise oro Oluwa niyan o se se ki igba miran boya o fe jade ni ile ki nkan kan ki o so si olokan ki o so wi pe gbeje joko ma jade o dabi eni wi pe iwo wa ni waju oro Oluwa niyan tabi o se se o le je awako bi o ti fe gba ona kan o se se ki o je ona apa otun ki onkan kan ki o so si olokan we pe bi o ba gba ona ti o fe gba yi oni tete debi ti o nlo o dabe ni o pe ese kan ti sele ni waju lohun yen ki lo nba o soro be oro Oluwa ni a si so fun we pe ki o gba ona miran o se se ki o je we pe ni ibi ti o wa ni enikan ni o fe ba odo re lo nrerin lo so yaya pelu re ki ikilo kan ki o si so jade lati enu okan re we pe sora o ki se gbogbo ohun ti ndan ni wora ki se gbogbo awon tin rerin ni ore wa ta lo nba o soro o boju weyin o wo otun o wo osi o ri eni kankan bi eni si tin fe ba osore bi o si tin fe gba mora gege bi ore gege be eni kankan lago ninu okan re ti nkan yin so fun pe sora o ewu wa loju ona sora o ki se gbogbo eni tin rerin ni ore re o oro olorun ni nihin ni a ri ti Jeremiah so wi pe nigba naa le oro olorun to mi wa we pe ki emi ki o to da o ni inu emi ti mo ki iwo ki o to ti inu jade wa le emi ti so di mimo e je we pe mo ya o si oto emi si ya o soto se woli fun awon orile ede emi si we pe Oluwa olorun sa wo emi ko mo oro iso nitori omode li emi sugbon Oluwa wi fun mi pe ma we pe omode li emi sugbon iwo o lo sodo eni ti emi o ran o si ati ohun kohun ti emi o pase fun o ni iwo o so ma beru ni waju won nitori emi wa pelu re lati gba o ni Oluwa wi Oluwa sina owo re o si ba o fi ba enu mi Oluwa si we fun mi pe sawo emi fi oro mi si o li enu sawo emi fi oro mi si o li enu o ti ari ti o se pataki ni ise iranse awon woli yala ni majemu lai lai tabi ni majemu titun ni we pe Oluwa fi oro re si won li enu ni igba ko igba ni a ma nri we pe awon woli yi awon ti a ka nipa re ni o bibeli ki won ki o to so nkohun won ma ngba oro lati enu Oluwa wa bi awa paapa bi a ba se bayi bi a ba ri we pe ki a to so nkohun awo inu bibeli awo inu oro Olorun a ri we pe ohun ti a nso ki se we pe a nso nipa ti agbagbo a nso nipa ti imira ti a ni a nso nipa ti ailera ti o wa ni ago ara wa sugbon a nso nipa eyi ti a gba lati enu Oluwa bi a ba se be e je wi pe oro ti a so yi nitori pe o je oro Oluwa o je oro ti o ti ti enu Oluwa jade ki a to so jade le enu ti wa a o ri wi pe agbara ase yo wa ninu oro na wo iwe Jobu ori kejile logun
1: iwe Jobu ori kejile logun ese ikejile logun emi be o gba ofin lati enu re wa ki o si to oro re si aya re emi be o gba ofin lati enu re wa ki o si to oro re eyi ni oro Olorun si aya re bi abani anto oro Olorun si aya wa e je wi pe ki idanwo ki o to de to oro Olorun si aya re ki wahala ki o to de ba o to oro Olorun si aya re ki ojo aisan ki o to de to oro Olorun si aya re ki wahala ki o to de to oro Olorun si aya re je ki a se apere gege bi awon omo wa ni ile iwe bi o ba je wi pe akoko ti won lo si ile iwe ki idanwo ki o to de won o to awon eko ti an ko won yala eko nipa ti ede oyinbo eko nipa itan ti orile ede wa eko nipa ti isiro tabi eko nipa ti imo science tabi eko nipa awon nkan miran ti won ko won ni ile iwe won o to awon eko won yi lese lese si o kan aya won ojo ti idanwo ba de bi won ba lo si ibi idanwo won o ni ri ohun ko mu jade nitori wi pe ni akoko ti o ye ki won ki o ma to oro yi si o kan aya won won o se be ki se ojo idanwo ni a n to oro Olorun si aya wa ki asan to de ni a ni lati keko kini oro Olorun so nipa iwosan ki wahala ki o to de ni a ni lati keko kini awon iliri Olorun ki a ti to awon oro won ijo sinu o kan aya wa ti aisan ba wa de oro ti yo ma jade lenu wa yo je oro Olorun yo je oro ti a tuto sinu okan wa oro wo ni yo ma jade lenu wa ni ojo ti aisan de oro ti yo ma jade ni we pe emi ni Oluwa Olorun ti o mu yin larada bi oro yi ba tin jade lati enu wa a o gbekele oro yi nitori we pe oro yi gan oro Olorun ni ki se oro ti wa nigbati aisan ba de oro wo ni o ye ki o ma jade lenu wa oro Olorun ni we pe emi ki yo ku iku kiku kan sugbon emi o wa laaye e je wi pe a n reti imularada lati odo Olorun nigbati aisan ba de oro wo ni yo jade lenu wa bi a ba tin to oro Olorun sinu okan wa oro ti yo jade ni wi pe bi a ba gbadura fun alaisan wi pe yo ri iwosan adura igbagbo yo si wo alaisan na san eni a fi n so fun a wi pe bi oro Olorun ba wa ni okan wa ti a ti to si okan wa ti a to si aya wa ki ojo ibi ojo wahala ojo ajalu iponju ki o to de oro Olorun ni a, ti a ti gba si okan wa ni yo ma jade eyi ni a ri nipa awon woli we pe oro ti o n jade lati enu won ki se aroso ki se oro ti ara won ki se oro ti enikan ti o gbele won lowo o je oro Olorun bi awa paapa ba fe ni agbara a se fe ni ase gege bi awon woli ohun akoko ti a ni lati mu se ni we pe ki a gba oro Olorun ki a to won jo si okan wa ikeji awon woli ti akon nipa won ninu majemu lai lai ari wo pe won gba oro olorun gbo tokan tokan bi o ti le je wi pe ko ye won bi a o ti mu oro yi bi a o ti mu ise won gba oro olorun gbo tokan tokan bi o ti le je wi pe ko ye won bi a ti le mu awon oro won ise je kin ka die fun ninu bibeli gege bi apere ninu awon oba kini ni a ti wo ori ketadinlogun ese ikini awon oba kini ori ketadinlogun ese kini Elijah ara Tishbi lati inu awon olugbe Gilead wi fun Ahabu pe bi Oluwa Olorun ti wa ni waju eni ti emi duro ki yo si iri tabi ojo li odun won yi gege bi oro mi ki yo si iri tabi ojo ninu awon odun won yi sugbon gege bi oro mi nihi ni ari ewe pe Elijah o gba oro Oluwa gbo ati fun le oro Olorun o si wa siwaju Ahabu lati so oro Olorun yi o si so wi pe gege bi oro mi je kin se apere kan fun o mo be Olorun emi ki o tumo yi fun o ki o le ye o dara dara ohun ti an salaye nipa re loni o je ohun ti o se pataki popo popo oro ti Elijah so o je oro Olorun sugbon nigba ti o gbe oro yi kale fun Ahabu o so wi pe bi Oluwa ti wa ni waju eni ti emi duro ki yo si iri tabi ojo nigba ti o so pe bi Oluwa ti wa ni waju eni ti emi duro e je wi pe mo ti duro ni waju Oluwa Olorun ti ba mi soro oro ti o so fun mi o je oro ti re o je oro ti Olorun ohun ti Olorun si so ni pe ki yo si iri tabi ojo sugbon nigba ti o ma pari re o ni gege bi oro mi eyi je wi pe oro Olorun o ti di oro Elijah oro Olorun ni o je ohun ti Olorun so o je ohun ti o jade lati inu Olorun sugbon ohun ti Elijah wa so ni wo pe gege bi oro mi bakan na ni a ri ninu oro ti Paulu apostoli ti o so igba miran a ma pe ihinrere ni ihinrere mi gbogbo wa ni a si mo we pe ihinrere ti a n gbo o je ihinrere ti Jesu Kristi sugbon nigba miran Paulu a so wi pe ihinrere mi wo Romu ori keji ese ikerindinlogun Romu ori keji ese ikerindinlogun li ojo na nigba ti Olorun yo ti ipa Jesu Kristi se idajo asiri eniyan gege bi ihinrere mi eyi ti an so ni wi pe oro ti an so yi oro Olorun ni sugbon iba se Elijah iba se Paulu won ti gbin oro Olorun yi si okan o ti dapo mo igbagbo ninu won o ti ba won lara mu o ti wo inu ero won o ti wo inu oro ti won ti o fi wa dabi eni wi pe oro yi o je oro ti won papa ninu ede Yoruba won ma so wi pe bi ewe ba pe ninu ose ewe yi papa a di ose e je wi pe ati ose ati ewe a o ni da won mo yato nitori be ohun ti a so ni pe oro Olorun yi o ti wa sinu Elijah o ti sasaro lori re o ti gba gbo o ti gbekele nigba ti o wa nso jade o nso jade gege bi oro ti ara re sugbon oro Olorun ni ohun ti a so ni wo pe awon iliri Olorun nigba ti o ba ka won nigba ti o ba sasaro lori won nigba ti o ba gbekele won nigba ti o ba gba won gbo ti o wa je wi pe iliri Olorun yi o ti dapo mo igbagbo ninu re o wa dabi oro ti re oro ti o nso bi o ba fe ba iyawo re so oro igbagbo ni oro bibeli ni o sugbon o ti di ajemonu fun o bi o ba fe ba awon omo re so oro Olorun ti di ajemonu o nso jade gege bi oro ti ara re gege bi onigbagbo o tun je so wi pe mo gbe egbe ni fun mi ori mi buru isele ti sele si mi mbo ni kin gbegba iru oro be ti ku lenu re oro to njade lenu re ni wo pe ojo la yo dara bi enikeni kankan bi won so pe ah kilode o omo yin ni won gbe lo sita o lo sita sugbon o ba ijamba oko pade ah oni ko sewo oro olorun o ti dapo mo igbagbo ninu re to je wi pe oro ti o nso ni igbagbogbo o je oro igbagbo oro ti wuni lori oro ti ki je ke enikeni ki o ka ba mo o si gba oro yi gbo tokan tokan bi o ti le je wi pe o mo bi a o se se oro yi ni pipe abi bi a o ti mu se e ni a mo ni ti awon woli wi pe lakoko won gba oro olorun olorun ti won gba won gbekele won gba agbo won fokan tan won si je ki oro olorun ki o da po mo igbagbo ninu won ti o ba fi je wi pe oro yi wa je oro ti won so jade lenu ni akoko aisan won ki soro ti bani lero won ki soro nipa iku won ma soro nipa imu ilarada ni akoko wahala won ki soro nipa bi eni wi pe ko si ona ti won o gbegba sugbon won ma soro igbagbo jade lenu ni igbagbogbo ni o ye ki oro re ki o je oro igbagbo oro ti o je pe bi elomiran ba gbo a mo wi pe o je eni bi ti inu olorun iketa awon woli ti arika ninu majemo laile ati ninu majemo titun won ma nso oro olorun jade won si ma nreti imuse oro ti won so won ma nso oro olorun jade won si ma nreti oro imuse oro ti won so kini se ti awon woli wonyi ti won ma nse be ti won nreti imuse nkan ti won so wo Isaiah ori ogota din marun ori ogota din marun Isaiah ki a wo lati ese ikokanla be ni oro mi ti o ti enu mi jade yori ki yo pada sodo mi lofo sugbon yo se eyi ti o wu mi yo si ma se rere ninu ohun ti mo ran eyi ni oro olorun gba ti o mo we pe oro ti o njade lati enu re ti o njade lati enu onigbagbo we pe oro igbagbo ni o si je oro ti olorun ti koko so si olokan lati owo emi mimo eyi ti o ti ka ninu bibeli ti emi mimo ti o ran leti re bi o si ti nso jade igbagbo wa ninu okan re we pe daju daju olorun ki seke we pe daju daju oro yi yo ni imuse nitori be ni oro ti o ti enu olorun jade ki yo pada sodo olorun lofo sugbon yo se eyi ti o wu olorun yo si ma se rere ninu ohun ti olorun ran eyi ni a fi ri we pe nigbati elijah ti o wa si odo arabirin opo ni eyi ti a so fun a we pe o ni omokunrin kan ati we pe iyefun ti won ni ati ororo ti won ni yo gbe won lati le je ounje kan soso leyin eyi won reti iku sugbon woli de nihi ti woli wa so wi pe ki won kun ni ounje won so wi pe awon oni ohun kohun ni woli wa so oro igbagbo je ki iru oro be ki o wa lenu re ni igbagbogbo oro be ki o wa lati odo emi olorun ki o wa sinu okan re ki o si so jade pelu igbagbo ninu awon oba kini ori ketadinlogun ese iketala ati ese ikerinla Elijah si wi fun pe ma beru eyi ni a ma nri lenu woli ma beru ilu eke ari lenu onigbagbo ma beru iyawo nsa esan ni ma beru omo lo nsa esan ni ma beru omo lo dabi eni wi pe o fe dia omo ita o fe ba awon amugbo o fe ma ba won rin awon so fun e pe omo wa owo oka mo ma beru o fe dabi eni pe ise fe bo lowo re ni o si n so fun arakunrin tabi arakunrin lo n so fun wi pe o ma dabi eni pe mo n gboro wi pe ise fe bo lo awon ko si bi ko seru fomo olorun ma beru eyi ni oro onigbagbo sugbon eni ti a pe ni onigbagbo ti o ni ajalu die tabi ti o ni wahala die tabi ti o ni idojuko nibi ise tabi ti o ni aisan die ranpe ni ago ara re ti o ti sa kaakiri enbo ni ki n gbegba o dabi eni pe aisan lo pa lagbaja iko ofe oun lo pa temedun eje riru oun lo pa lakasogbe awa ti a je onigbagbo e se ti a fi n soro iku kini ti a o soro wi pe nitori pe jesu kristi wa laaye emi o wa laaye bakan naa Elijah so fun wi pe ma beru lo ki o si se gege bi o ti wi sugbon ki o tete ko se akara kekere kan fun mi ninu re na ki o si mu fun mi wa leyin na ki o se tire ati ti omo re nitori bayi le olowa olorun israel wi ikoko iye fun na ki yo sofo be ni kolobo ororo na ki yo gbe titi ojo ti olowa yo fi ro ojo sori ile nihi ni elija ni o so oro fun opo yi o je oro igbagbo bi o ti le je wi pe o sese ki elija tabi obirin yi ki o ma mo bi a se le mu oro yi se sugbon o so pelu igbagbo o ye ki awa na ki a ma soro igbagbo be ikerin ki a ri wi pe aduro lori oro ti o ti enu wa jade bi o ti le je wi pe awon alatako won yi wa ka bi o ti le je wi pe ijinja nitosi wa ki a ri wi pe oro ti a so yi aduro lori re bi o ba je oro igbagbo ni olorun yo kin oro igbagbo yi leyin ki o je ki oro yi lo lai se ini ari pelu awon woli ninu majemu lailai ati ninu majemu titun ini o si ye ki o je akomona fun enikokan wa we pe bi aisan ba de bi abati so nipa ileri olorun ileri olorun ti a so nipa re yi ni ki a duro ti ni ki a joko ti ki a ri wi pe oro olorun ti a ti so kokuna ki a ri wi pe ani igbagbo a se fokan tan oro olorun ti a ti so yi eyi ni yo je ki agbara ati ase ki o wa ninu oro ti a n so jade lenu ikarun ki a ri wi pe a o si ye meji oro olorun a o jiyan oro olorun bi o ti le je wi pe o fale die wi pe a o muse lese kese ki a ri wi pe a so oro igbagbo ye ki a se apere boya ara re o dani a si gbadura fun o tabi iwo fun are lo gbadura o si be si niyan olorun logo wi pe o dupe lowo olorun wi pe iwosan ti de bi o se so wi pe iwosan ti de yi o dabe ni pe enu re koro sibe o le jeun o dabe ni pe o lokun lara sibe sibe bi o ti gbadura tan ti o fi so wi pe mo gbagbo mo gba olorun gbo wi pe iwosan ti de sibe sibe o dabe ni pe are mu ago ara re sibe o je yi ohun pada o je so wi pe ah boya olorun o ti gbadura boya ki se ife olorun ki ara mi ki o da boya ojo iku ti sumo to si boya awon to nse mi na ti ku leyin mi boya aisan yi ohun lo ma je aisan ikeyin ti won se ti won fi foju ba iku onigbagbo o je so ru e lenu onigbagbo a ma gbekele olorun onigbagbo ki se iye meji nitori wi pe bi abati gbadura bi abati duro lori ileri olorun a o ni je ki iye meji ki o wa si okan wa tabi oro miran ti ki se oro igbagbo ki se be nikan ikefa o sese ki awon elomiran ki won ki o wa nitosi wa ki awon ki o ma soro igbagbo a ko ni je ki oro tawon oro ti won so yi ki o ba igbagbo wa je wo awon ba keji ori keje lati ese ikini awon ba keji ori keje lati ese ikini nigba na ni elisha wi pe egbo oro olowa bayi le olowa wi ni won ni iwoye ola le aota osuwon iye fun kikuna kan ni shekeli kan ni enu bode samaria ese ikeji nigba na ni ijoye kan le owo eni ti oba nfi ara ti da eni olorun lohun wi pe o si wi pe kiyesi bi olowa ti le se ferese li orun nkan yi a le ri be o si wi pe kiyesi iwo o fi oju re ri kiyesi iwo o fi oju re ri sugbon iwo ki o je ninu re nihin ni a ri ewe pe bi eni ti le nsoro aigbagbo sugbon sibe sibe eyi ko bomi lu igbagbo ati ina ti elisha o ye ki awon na ki o mo wi pe bi awon ti o wa ni tosi wa bi won ti le nsoro aigbagbo ko ye ki eyi ki o mu aigbagbo wo inu okan wa je ki ran leti ohun mefa ti a ti menu kan ikini ni wi pe ani lati koko gba oro olorun ìlérí ọlọ́run. Ìkejì ni pé a ní láti gba ọ̀rọ̀ ọlọ́run kí a gbà á gbọ́, kí a ṣàṣò lórí rẹ̀, kí ọ̀rọ̀ ọlọ́run yìí kí ó di ọ̀rọ̀ tiwa, kí ó jẹ́ wípé nígbà wàhálà, nígbà ìpọ́njú, nígbà ìní, nígbà ẹ̀sàn, ọ̀rọ̀ ọlọ́run tí a ti tòjọ sínú ọkàn wa ni yóò máa jáde lẹ́nu wa, yóò sì jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́. Ìkẹta, kí a rí wípé bí a ti ń sọ̀rọ̀ yìí jáde, kí a máa rí wípé a ń retí ìmúṣẹ ọ̀rọ̀ náà, nítorí ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde kì yóò lọ láì ṣe. Ìkẹrin, kí a dúró lórí ọ̀rọ̀ náà. Bí àwọn mìíràn, bí wọ́n tilẹ̀ ń já wa ní kooro, bí wọ́n tilẹ̀ ń ṣe iyèméjì ọ̀rọ̀ náà, bí wọ́n tilẹ̀ ń sọ wípé rárá kò lè ṣeé ṣe bẹ́ẹ̀, kí a dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run. Ìkarùn-ún, kí a má ṣe ṣiyèméjì. Bí ó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan náà falẹ̀ díẹ̀, bí ó tilẹ̀ dàbí ẹni wípé ọ̀rọ̀ yìí a kò tètè mú u ṣẹ, kí a rí wípé a mọ̀ wípé Ọlọ́run kì í ṣèké, yóò mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ. Ìkẹfà, kí a rí wípé bí àwọn tí ó tilẹ̀ wà nítòsí wa, bí wọ́n tilẹ̀ ń jiyàn ọ̀rọ̀ náà, tí wọ́n sì ń sọ̀rọ̀ àìgbàgbọ́, kí a má jẹ́ kí ìyàn jíjà tiwọn àti àìgbàgbọ́ tiwọn kí ó bomi pa ìgbàgbọ́ tiwa, kí a rí wípé a gbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Bí a bá ṣe bẹ́ẹ̀, ó dájú wípé agbára yóò wà nínú ọ̀rọ̀ wa, gẹ́gẹ́ bí agbára ti wà nínú ọ̀rọ̀ àwọn wòlíì nígbàani. Jẹ́ kí a wò ó nínú Máàkù orí ìkọkànlá, Máàkù orí ìkọkànlá láti ẹsẹ̀ ìkejìlélógún. Jésù sì dáhùn, ó sì wí fún un pé ẹní ìgbàgbọ́ sí Ọlọ́run, ẹní ìgbàgbọ́ sí Ọlọ́run. Ṣé àwọn ojúṣe rẹ nínú ẹbí ni ó dàbí ẹrù wúwo tí ó ń wọ Ọlọ́run ni? Ẹní ìgbàgbọ́ sí Ọlọ́run. Ṣé àìsàn ni ó ń fi ara rẹ ṣe ibùgbé tí ó dàbí ẹni wípé ìrora pọ̀jù fún ọ? Ẹní ìgbàgbọ́ sí Ọlọ́run. Ṣé ó dàbí ẹni wípé àìní àti ìpọ́njú ni ó ń bá ọ jà? Ẹní ìgbàgbọ́ sí Ọlọ́run. Ṣé níbi iṣẹ́ ni wọ́n ti kó tì ọ́ tí wọ́n sọ wípé iṣẹ́ yóò bọ́ lọ́wọ́ rẹ? Ẹní ìgbàgbọ́ sí Ọlọ́run. Ṣé wọ́n ń rìn ọ mọ́lẹ̀ lójú oorun ni, àbí wọ́n ń pọ́n ọ lójú lójú oorun, àbí àwọn ẹ̀mí kẹ́mi ni wọn ò jẹ́ kó o gbádùn ni? Ni ó ń rò wípé báwo ni ó ṣe bọ́ lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyìí? Ó ní ohun kan ni kí o ṣe. Ní ìgbàgbọ́ sí Ọlọ́run, ìbàjẹ́ láàárọ̀, ìbàjẹ́ lọ́sàn-án, ìbàjẹ́ ní àṣálẹ́, ní ìgbàgbọ́ sí Ọlọ́run, ìbàjẹ́ ní ìlú tàbí ní ìletò, ní ìgbàgbọ́ sí Ọlọ́run, ìbàjẹ́ láàrin àwọn ọ̀rẹ́ tàbí láàrin àwọn ọ̀tá. Ó dàbí ẹni pé àwọn ọ̀tá ló sowọ́ papọ̀ tí wọ́n ń sọ wípé wọn ò ní jẹ́ kí o lọ sí iwájú, wọn ò ní jẹ́ kí o ní ìtẹ̀síwájú. Ní ìgbàgbọ́ sí Ọlọ́run, àyíkáyè ipòkípò tí o bá bá ara rẹ, nínú ẹbí ni, láàrin àwọn ọ̀rẹ́ ni, níbi iṣẹ́ ni, níbikíbi tí o bá wà, àyíkáyè tí o bá bá ara rẹ, ohun kan ló lè ṣe kí o lè ní, kí o lè borí àwọn ọ̀tá, kí o lè borí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ ní àyíká rẹ. Ohun kan náà nìyí pé ní ìgbàgbọ́ sí Ọlọ́run. Wo ẹsẹ̀ ìkẹtàlélógún, lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí, ṣídìí, kí o sì bọ́ sínú òkun, kí tí kò bá sì ṣiyèméjì lé ọkàn rẹ̀, ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe, yóò rí bẹ́ẹ̀ fún un níhìn-ín ni.

Joshua. Bí o bá wo ìgbésí ayé Elijah tàbí Elisha tàbí Danieli tàbí Ezekiel, Isaiah, Jeremiah, ohun kan yìí ni a rí ní ìgbésí ayé wọn wípé bí wọ́n bá ti sọ ọ̀rọ̀ kan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Ọlọ́run fi sí wọn lẹ́nu wípé wọn kì í ṣiyèméjì, wọn á gbàgbọ́ wípé nǹkan yìí yóò rí bẹ́ẹ̀. Jésù ń sọ fún wa wípé ẹnìkọ̀ọ̀kan wa a lè ní àṣẹ àti agbára ìsọtẹ́lẹ̀ tí àwọn wòlíì ìgbàanì wípé bí àìsàn bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa, bí àìní bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa, bí àwọn ọ̀tá bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa, bí àṣe ìrí bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa, bí àgbàna bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa, bí ohunkóhun gẹ́gẹ́ bí ìṣòro bí ó bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa, wípé a lè sọ fún òkè yìí pé ṣídì kí a sì gbàgbọ́, kí a má ṣe iyèméjì wípé yóò sì rí bẹ́ẹ̀. Wẹ́sẹ̀ 24. Nítorí náà mo wí fún yín ohunkóhun tí ẹ̀yin bá tọrọ nígbà tí ẹ bá ń gbàdúrà, ẹ gbàgbọ́ pé ẹ ti rí wọn gbà náà yóò sì rí bẹ́ẹ̀ fún yín. Èyí ni ìlérí Ọlọ́run fún wa. Ó ní nítorí bẹ́ẹ̀ ohunkóhun tí ẹ̀yin bá ń béèrè nígbà tí ẹ̀yin bá ń gbàdúrà, ẹ gbàgbọ́ wípé ẹ ti rí wọn gbà náà yóò sì rí bẹ́ẹ̀ fún yín. Ṣé ìgbàlà ló ń béè ni? Ó fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, gbàgbọ́ bí o bá ti gbàdúrà tán. Ìsọdimọ́ ló ń béè ni? Gbàgbọ́ bí o bá ti sọ fún Ọlọ́run. Àbí agbára ẹ̀mí mọ́ látòkè wá ló ń béè lọ́wọ́ Ọlọ́run? Gbàgbọ́ bí o bá ti sọ fún Ọlọ́run. Àbí àìsàn ló wà lágọ̀ ara rẹ tí ó ń fẹ́ kí Ọlọ́run kí ó mú kúrò? Gbàgbọ́ ó sàti wípé èmi ni Olúwa tí mú yín lára dá. Ó ní àdúrà ìgbàgbọ́ yóò sì wo aláìsàn náà sàn. Ó ní bí o bá ti dẹ́ṣẹ̀ a ó sì dáríjì. Ó ní àdúrà olódodo ó lágbára púpọ̀. Gbàgbọ́ bí o bá ti gbàdúrà, ó ní àmì wọn yóò máa bá àwọn tó gbàgbọ́ lọ. Lórúkọ mi wọn ó máa lé ẹ̀mí èṣù jáde. Lórúkọ mi ó ní wọn bá mu ohun olóró kan kì yóò pa wọn lára. Wọn ó gbọ́wọ́ lé aláìsàn ara wọn yóò sì dá. Bí o bá ti gbàdúrà ó yẹ kí o gbàgbọ́. Ó ní ó sọ fún wa, jẹ́ kí n tún kà á sí ọ létí lẹ́ẹ̀kan sí i. Nítorí náà mo wí fún yín ohunkóhun tí ẹ̀yin bá tọrọ nígbà tí ẹ bá ń gbàdúrà, ẹ gbàgbọ́ pé ẹ̀yin ti rí wọn gbà náà. Ó ní yóò sì rí bẹ́ẹ̀ fún yín. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a dìde dúró, ó yẹ kí a sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ nǹkan báyìí tàbí nǹkan báyìí ni. Bóyá ìgbàlà ló ń fẹ́ ni, ìsọ̀rímọ́ ló ń fẹ́ ni, agbára ẹ̀mí Ọlọ́run ló ń fẹ́ ni, ìpèsè ló ń fẹ́ ni, àbí ó ń fẹ́ gbéyàwó ni, ò sì mọ ẹni tó fẹ́, ó ń béèrè lọ́wọ́ Ọlọ́run, ó ń fẹ́ lọ́kọ ni, tàbí ó ti ní ẹbí ò sì tí ì bímọ. Ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé ó ń fẹ́ nǹkan wọ̀nyí. Ó ní ohunkóhun tẹ̀yìn bá béèrè, bí ẹ bá gbàgbọ́ ẹ ó rí ògo Olúwa, bí ẹ bá gbàgbọ́ ẹ ó rí ògo Olúwa. Rántí wípé jẹ́ kí ìlérí Ọlọ́run kí ó wà nínú ọkàn rẹ, jẹ́ kí ìlérí Ọlọ́run kí ó dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọkàn rẹ. Gba ọ̀rọ̀ yìí gbọ́ tọkàntọkàn, bí kò tilẹ̀ yí ọ bí yóò ti ṣeé ṣe. Gba ọ̀rọ̀ yìí gbọ́ tọkàntọkàn kí o sì máa retí ìmúṣẹ rẹ̀, nítorí pé Ọlọ́run tí ó ṣèlérí kì í ṣèké. Gba ọ̀rọ̀ yìí gbọ́ bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn òjiyàn, àwọn òpòrọ́, àwọn tí ń ṣe méjì wọ́n wà ní àyíká rẹ, wọ́n sì sọ fún ẹ pé bóyá kò lè ṣeé ṣe. Gbàgbọ́ ó rí ògo Olúwa ní ìgbésí ayé rẹ. Bí o bá ti ń béèrè ohun yìí lọ́wọ́ Olúwa, kí o gbàgbọ́, kí o sì máa yin Olúwa lógo, ó rí wípé ìṣẹ́gun yóò jẹ́ tìrẹ.

0: Orí ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run bàbá wa àti Olúwa Jésù Kristì. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi fún gbogbo ìrántí yín tí mo ń ṣe nígbà gbogbo nínú gbogbo àdúrà mi fún yín ni èmi ń fi ayọ̀ bẹ̀bẹ̀ nítorí ìdàpọ̀ yín nínú ìrere láti ọjọ́ kìíní wá títí fi di ìsinsìnyí. Ohun kan yìí ṣàdámi lójú pé ẹni tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú yín yóò ṣe àṣepé rẹ̀ títí fi di ọjọ́ Jésù Kristì. Gẹ́gẹ́ bí ó ti tọ́ fún mi láti ro èyí fún gbogbo yín nítorí tí ọkàn yín wà lọ́dọ̀ mi. Níwọ̀n bí ó ti ṣe pé gbogbo yín níṣe alábàápín orí ọ̀fẹ́ pẹ̀lú mi nínú ìdè mi àti nínú ìdáhùn ẹjọ́ mi àti ìfẹsẹ̀múlẹ̀ ìrere. Nítorí Ọlọ́run ni ẹlẹ́rìí mi bí mo ti ń ṣàfẹ́rí yín tó gidigidi nínú ìyọnu Jésù Kristì. Èyí sì ni mò ń gbàdúrà fún pé kí ìfẹ́ yín kí ó lè máa pọ̀ sí síwájú àti síwájú nínú ìmọ̀ àti ìmòye gbogbo. Kí ẹ̀yin kí ó lè dohun tí ó yàtọ̀ wò kí ẹ sì já sí olódodo àti aláìdé ohun ìkọ̀sẹ̀ títí fi di ọjọ́ Jésù Kristì. Lẹ́yìn ìgbà tí ẹ ti kún fún èso òdodo láti ọ̀dọ̀ Jésù Kristì fún ògo àti ìyìn Ọlọ́run. Ǹjẹ́ èmi fẹ́ kí ẹ̀yin kí ó mọ̀ ara pé nǹkan wọn ni tí ó dé bá mi, ó kúkú yọrí sí ìlọsíwájú ìrere. Tó bẹ́ẹ̀ tí ìdè mi gbogbo farahàn nínú Kristì láàrin àwọn ọmọ ogun ààfin àti gbogbo àwọn ẹlòmíràn. Àti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn arákùnrin nínú Olúwa tí ó ní ìgbẹ́kẹ̀lé sí ìdè mi ń fi ìgboyà gidigidi sọ̀rọ̀ Ọlọ́run láìbẹ̀rù. Ní tòótọ́, àwọn ẹlòmíràn tilẹ̀ ń fi ìjà àti ìlara wàásù Kristì. Àwọn ẹlòmíràn sì ń fi inú rere ṣe é. Àwọn kan ń fi ìjà wàásù Kristì kìí ṣe pẹ̀lú òótọ́ inú, wọ́n ń gbèrò láti fi ìpọ́njú kún ìdè mi. Àwọn kan ẹ̀wẹ́ sì ń fi ìfẹ́ ṣe é nítorí tí wọ́n mọ̀ pé a gbé mi dìde fún ìdáhùn ẹjọ́ ìrere. Ǹjẹ́ kí ni? Bí kò ṣe pé níbi gbogbo, ìbá ṣe ní ti àfẹ̀tànṣe tàbí ní òtítọ́, a sá ń wàásù Kristì, èmi sì ń yọ̀ nítorí náà. Ní tòótọ́, èmi ó sì máa yọ̀. Nítorí tí mo mọ̀ pé èyí ni yóò yọrí sí ìgbàlà fún mi láti inú àdúrà yín wá àti ìfikún ẹ̀mí Jésù Kristì. Gẹ́gẹ́ bí ìnàǹgà àti ìrètí mi pé kí ojú kí ó má ṣe tì mí ní ohunkóhun, ṣùgbọ́n pẹ̀lú ìgboyà gbogbo, bí nígbà gbogbo bẹ́ẹ̀ nísinsìnyí pẹ̀lú, a ó gbé Kristì ga lára mi, ìbá ṣe nípa iyè tàbí nípa ikú. Nítorí ní ti èmi láti wà láàyè jẹ́ Kristì, láti kú jẹ́ èrè. Ṣùgbọ́n bí láti wà láàyè nínú ara bá jẹ́ èso iṣẹ́ mi, nígbà náà ohun tí èmi ó yàn èmi kò mọ̀. Ṣùgbọ́n èmi ń bẹ ní iyè méjì, mo ní ìfẹ́ láti lọ àti láti wà lọ́dọ̀ Kristì nítorí ó dára púpọ̀ jù. Síbẹ̀ láti wà nínú ara jẹ́ àǹfààní nítorí tiyín. Bí èyí sì ti dá mi lójú, mo mọ̀ pé èmi ó dúró fún ìlọsíwájú àti ayọ̀ yín nínú ìgbàgbọ́. Kí ìṣògo yín kí ó lè di púpọ̀ gidigidi nínú Jésù Kristì nínú mi nípa ìpadà wá mi sọ́dọ̀ yín. Kìkì kí ẹ ṣáà jẹ́ kí ìwà ayé yín kí ó máa rí gẹ́gẹ́ bí ìrere Kristì, pé yálà bí mo tilẹ̀ wá wò yín tàbí bí èmi kò sí, kí èmi kí ó lè máa gbúrò bí ẹ ti ń ṣe, pé ẹ̀yin dúró ṣinṣin nínú ẹ̀mí kan. Ẹ̀yin jùmọ̀ ń jìjà kadì nítorí ìgbàgbọ́ ìrere pẹ̀lú ọkàn kan. Kí ẹ má sì jẹ́ kí àwọn ọ̀tá dẹ́rùbà yín ní ohunkóhun, èyí tí ṣe àmì tí ó dájú fún ìparun wọn, ṣùgbọ́n ti ìgbàlà yín àti èyí ìnini láti ọwọ́ Ọlọ́run wá. Nítorí ní ti Kristì, ẹ̀yin ni a ti yọ̀dá fún, kìí ṣe láti gbà á gbọ́ nìkan, ṣùgbọ́n láti jìyà nítorí rẹ̀ pẹ̀lú. Ẹ sì ní ìjà kan náà tí ẹ̀yin ti rí nínú mi, tí ẹ̀yin sì gbọ́ ní ìsinsìnyí pé ó wà nínú mi. Epístẹ́lì ti Pọ́ọ̀lù Apọ́sẹ́lì sí àwọn ará Fílípì, orí ìkejì. Nítorí náà, bí ìtùnú kan bá wà nínú Kristì, bí ìṣìpẹ̀ ìfẹ́ kan bá sì wà, bí ìdàpọ̀ ti ẹ̀mí kan bá wà, bí ìyọnú àánú àti ìṣeun bá wà, ẹ mú ayọ̀ mi kún kí ẹ̀yin kí ó lè di onínú kan náà, kí ìmọ̀ yín kí ó ṣọ̀kan, kí ẹ sì ní ọkàn kan. Ẹ má ṣe fi ìjà tàbí ògo asán ṣe ohunkóhun, ṣùgbọ́n ní ìrẹ̀lẹ̀ ọkàn, kí olúkúlùkù ro àwọn ẹlòmíràn sí ẹni tí ó sàn ju ohun ti kara rẹ̀ lọ. Kí olúkúlùkù yín kí ó má ṣe wo ohun tirẹ̀, ṣùgbọ́n olúkúlùkù ohun ti ẹlòmíràn. Ẹ ní èrò yìí nínú yín, èyí tí ó ti wà pẹ̀lú nínú Kristì Jésù, ẹni tí ó tilẹ̀ jẹ́ àwòrán Ọlọ́run tí kò kà á sí ìwọra láti bá Ọlọ́run dọ́gba. Ṣùgbọ́n ó bọ́ ògo rẹ̀ sílẹ̀, ó sì mú àwọ̀ ìránṣẹ́, a sì ṣe é ní àwòrán ènìyàn. Nígbà tí a sì ti rí i ní ìrí ènìyàn, ó rẹ ara rẹ̀ sílẹ̀, ó sì tẹríba títí di ojú ikú, àní ikú orí àgbélébùú. Nítorí náà, Ọlọ́run pẹ̀lú sì ti gbé e ga gidigidi, ó sì ti fi orúkọ kan fún un tí ó borí gbogbo orúkọ, pé ní orúkọ Jésù ni kí gbogbo eékún kí ó máa wólẹ̀, àwọn ẹni tí ń bẹ ní ọ̀run àti àwọn ẹni tí ń bẹ ní ilẹ̀ àti àwọn ẹni tí ń bẹ nísàlẹ̀ ilẹ̀, àti pé kí gbogbo ahán kí ó máa jẹ́wọ́ pé Jésù Kristì ni Olúwa fún ògo Ọlọ́run bàbá. Nítorí náà, ẹ̀yin olùfẹ́ mi, gẹ́gẹ́ bí ẹ̀yin ti ń gbọ́ràn nígbà gbogbo, kìí ṣe nígbà tí mo wà lọ́dọ̀ yín nìkan, ṣùgbọ́n pàápàá ní ìsinsìnyí tí èmi kò sí, ẹ máa ṣiṣẹ́ ìgbàlà yín yọrí pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì, nítorí pé Ọlọ́run ní ṣiṣẹ́ nínú yín láti fẹ́ àti láti ṣiṣẹ́ fún ìfẹ́ inú rere rẹ̀. Ẹ máa ṣe ohun gbogbo ní àìsí ìkùnsínú àti ìjìyàn, kí ẹ̀yin kí ó lè jẹ́ aláìlẹ́gàn àti oníwà tútù ọmọ Ọlọ́run, aláìlábàwọ́n. láàrin oníwà wíwọ́ àti àrekéreke orílẹ̀-èdè láàrin àwọn ẹni tí à ń rí yín bí ìmọ́lẹ̀ ní ayé. Ẹ sì máa na ọwọ́ ọ̀rọ̀ ìyè jáde kí ẹni kí ó lè ṣògo ní ọjọ́ Kristi pé èmi kò sáré lásán, bẹ́ẹ̀ ni èmi kò sì ṣe làálàá lásán. A ní bí a tilẹ̀ tú mi dà sórí ẹbọ àti iṣẹ́ ìsìn ìgbàgbọ́ yín, mo yọ̀, mo sì ń bá gbogbo yín yọ̀ pẹ̀lú. Bákan náà ni kí ẹ̀yin kí ó máa yọ̀, kí ẹ sì máa bá mi yọ̀ pẹ̀lú. Ṣùgbọ́n mo ní ìrètí nínú Jésù Olúwa láti rán Timotheus sí yín ní lọ́ọ́lọ́ yìí, kí èmi pẹ̀lú lè ní ìfọ̀kànbalẹ̀ nígbà tí mo bá gbúrò ìjókòó yín. Nítorí èmi kò ní ẹni onínú kan náà tí ó dàbí rẹ̀, tí yóò máa fi tinútinú ṣe àníyàn yín, nítorí gbogbo wọn ní tọ́jú nǹkan ti ara wọn, kì í ṣe nǹkan tí í ṣe ti Jésù Kristi. Ṣùgbọ́n ẹ̀yin ti mọ̀ ọ́n dájúdájú pé gẹ́gẹ́ bí ọmọ lọ́dọ̀ bàbá rẹ̀, bẹ́ẹ̀ ni ó sì ti ń bá mi ṣiṣẹ́ pọ̀ nínú ìrere. Nítorí náà, òun ni mo ní ìrètí láti rán sí yín nísinsìnyí nígbà tí mo bá wòye bí yóò ti rí fún mi. Ṣùgbọ́n mo gbẹ́kẹ̀lé Olúwa pé èmi tìkára mi pẹ̀lú yóò wà ní lọ́ọ́lọ́. Mo kà á sí pé n kò lè ṣàìrán Epafrodítù arákùnrin mi sí yín àti olùbáṣiṣẹ́ mi àti ọmọ ogun ẹgbẹ́ mi, ṣùgbọ́n ìránṣẹ́ yín àti ẹni tí ń ṣe ìránṣẹ́ fún mi nínú àìní mi, nítorí tí ọkàn rẹ̀ fà sí gbogbo yín, ó sì kún fún ìbànújẹ́ nítorí tí ẹ̀yin ti gbọ́ pé òun ti ṣe àìsàn. Nítòótọ́ ni ó ti ṣe àìsàn títí dé ojú ikú, ṣùgbọ́n Ọlọ́run ti ṣàánú fún un, kì í sì ṣe fún ọnìkan ṣùgbọ́n fún mi pẹ̀lú, kí èmi kí ó má ṣe ní ìbànújẹ́ lórí ìbànújẹ́. Nítorí náà ni mo ṣe fi tìtara rán an pé nígbà tí ẹ̀yin bá sì tún rí, kí ẹ̀yin kí ó lè yọ̀ àti kí ìbànújẹ́ mi kí ó lè dínkù. Nítorí náà, ẹ fi ayọ̀ púpọ̀ gbà á nípa ti Olúwa, kí ẹ sì máa bu ọlá fún irú àwọn ẹni bẹ́ẹ̀, nítorí pé nítorí iṣẹ́ Kristi ni ó ṣe súnmọ́ ẹnu ọ̀nà ikú, tí kò sì ka ẹ̀mí ara rẹ̀ sí láti mú àìtó iṣẹ́ ẹ̀sìn yín sí mi kún.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, Bàbá Jésù Kristi Olúwa wa, ẹni tí ó fẹ́ wa, tí ó rán Jésù Kristi láti wá sí ayé yìí, láti kú fún ẹ̀ṣẹ̀ wa, ẹni tí ó fẹ́ wa tó bẹ́ẹ̀, tí kò fẹ́ kí a ṣègbé, ṣùgbọ́n tí ó ń pè wá láti gbàgbọ́ nínú Jésù Kristi, kí a ba lè ní ìyè ànípẹ̀kun. A fi ògo, ìyìn àti ọlá fún orúkọ yín. Ẹ gba ọpẹ́ wa ní orúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti fi àánú yín hàn fún wa láti ìbẹ̀rẹ̀ ọdún yìí títí dé òpin rẹ̀. A dúpẹ́ wípé ẹ ṣe wá ní olóríire. A dúpẹ́ wípé ẹ kọ́ wa bí a ti gbàdúrà. A dúpẹ́ wípé ẹ fún wa ní ìgbàgbọ́ láti rọ̀ mọ́ yín nínú òfin ọ̀la wàhálà tí ó wà nínú ayé. A dúpẹ́ wípé ẹ kọ́ wa láti súnmọ́ yín nígbà tí ayé ń bá wa jagun, nígbà tí ẹ̀ṣẹ̀ ń gbógun, nígbà tí èṣù pàápàá tí ó ń wá ẹni tí yóò pàjẹ. Ẹ pè wá sínú agbo, ẹ sì pè wá sí abẹ́ ààbò. A dúpẹ́ lọ́wọ́ yín, ẹ gba ọpẹ́ àti ìyìn wa. Láàrin ọdún yìí, ọ̀pọ̀lọpọ̀ àkókò ló wà àti ìgbà. Ìgbà rírí jẹ, ìgbà àìrí jẹ, ìgbà ayọ̀, ìgbà ẹkún, ìgbà omijé. Ṣùgbọ́n nínú gbogbo rẹ̀, ẹ jẹ́ kí a làájá. A dúpẹ́ lọ́wọ́ yín, ẹ gba ọpẹ́ àti ìyìn wa. Ní ìgbà ìní, ẹ pèsè fún wa. Ní ìgbà ìròbìnú jẹ, ẹ tù wá lára, ẹ sì tù wá lọ́kàn pẹ̀lú. Ní gbogbo àwọn tí a là kọjá nínú ọdún yìí, ẹ súnmọ́ wa gẹ́gẹ́ bí bàbá ti máa súnmọ́ ọmọ. A dúpẹ́ lọ́wọ́ yín, ẹ gba ọpẹ́ àti ìyìn wa. Ǹjẹ́ bí a ti wà níhìn-ín lónìí, a ń bẹ̀bẹ̀ wípé ẹ fún wa lóore ọ̀fẹ́ sí i, wípé ohun gbogbo tí a ó ṣe, ìwà tí a ó hù, àti bí a ó ṣe kọrin ni, bí a ó ṣe gbàdúrà ni, ohun gbogbo tí a ó máa ṣe, jẹ́ kí ó wà gẹ́gẹ́ bí ìbámu nínú ọ̀rọ̀ yín ní orúkọ Jésù. Bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ fún wa ní etí ọmọ tí yóò gbọ́, tí yóò sì ṣe ohun tí ẹ ń sọ fún wa láti ṣe. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa. A sì bẹ̀yìn wípé gẹ́gẹ́ bí a ti máa gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, wípé ọ̀rọ̀ yìí yóò jẹ́ àǹfààní fún wa, yóò sì pèsè wa sílẹ̀ láti wà pẹ̀lú Ọlọ́run títí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ìsìn ni a ti ń sọ, tí a sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run tí ó mú wa rí ìbẹ̀rẹ̀ ọdún yìí, o tun shanu fun wa lati je ki a ri opin re ebe ati adura wa siwaju si ni we pe gege bi olorun ti pa wa mo ti o ti se wa lore wi pe iwa wa irin wa oro enu wa ise wa wi pe yo ma fi ope fun olorun ni igba gbogbo gege bi awa na ti mo wi pe ati sumo opin odun yi wi pe ko to ojo meji ti odun ti a wa ninu re yi ti o fi di ogbologbo odun e ni wi pe ti o fi koja lo ti a o fi bo si odun titun oro iyanju ti a ni loni ninu iwaso wa ni ero nipa igbeyin eda ero nipa igbeyin eda ki a wo Deuteronomy ori keji le logbon ese ikokandin logbon Deuteronomy ori keji le logbon ese ikokandin logbon iba se pe won gbon ki oye eyi ki oye won won iba ro igbehin won iba se pe won gbon ki oye eyi ki oye won won iba ro igbehin won esoro olorun yi ti o npe wa lati je ologbon ati ti o si npe wa lati ro ti igbehin wa oni a fi soro loni lori ero nipa igbehin eda olorun je ki o ye wa awa paapa gege be ni ti o foju sile ti a ri ohun ti o nlo ni ayika wa a mo we pe ko si ohun ti o ni ibere ninu aye ti a wa yi ti ko ni opin ohun ti a foju ri ohun ti o je bi ohun ini ohun ti o je bi aso ti a nwo bi ounje ti a nje bi ile ti a ngbe bi awon anfani ti a ni ninu aye ko si ohun ti a foju ri ti o ni ibere ti ko ni opin yala ohun dara dara yala ohun ti o ba ni ninu je a ma nso fun wa bi ekun pede ale kan wi pe ayo nbo lowuro bi atile nsunkun sibe a mo wi pe ekun sisun olopin ni idakeji bi anrerin bi anyo bi anjeun bi ansise bi ani awon kan dukia awon alumoni aye yi ko si ohun ti a ni laye ti ko lopin iba se ite tabi ijoba iba se ipo tabi anfani iba se ni ahere tabi ninu ilu onkohun ti a le ni ti a le pe ni ti wa ninu aye yi bi o ti ni ibere be na ni o ni opin olorun je ki o ye wa gege bi apere tabi gege bi owe ti o ye ki a fokan wa ro we pe bi a ba ji laaro a ma nreti we pe ale yo de ojo kọkan ninu aye bo ti ni ibere be lo lopin ose kọkan ninu aye bo ti ni ibere be lo lopin ati osu kọkan ati odun kọkan wo nigba ti a wa ni osu kini odun yi o dabi eni we pe odun na ki yo lopin awon omo kekeke ati awon agba ti ko loye ni ibere odun yi won gbero won se ipinu won si ro we pe odun yi je odun yi to odun ti ogun lo ti koni si opin sugbon nihin la duro ti an wo iwaju ti a si mo we pe ni wakati die si tabi ni ojo kan abo si we pe odun ti a wa yi yo lo sopin o ye ki eyi ko wa logbon ki a si ro we pe gege bi ojo ati odun ti o ti ni opin be na ni igbesi aye ti a ngbe o ni opin ki se be ni kan aye ti a wa ninu re yi paapa gege bi orile ede ati gege gbogbo aye ti a mo o ni opin ohun kan ni ko ni opin eyi ni igbala olorun alaafia olorun ijoba olorun ohun kan ni ko ni opin awon ohun ti emi ti olorun fi fun wa nipasẹ Jesu Christi awon nkan wonyi ni ko ni opin nitori be bi a ba je ologbon a o ma ro ti igbeyin je kin ton ka ese yi lekan si iba se pe won gbon ki oye yi ki oye won won iba ro igbehin won je ki a wo nkan meta gege bi akori ninu iwasu ti oni ikini igbehin aye wa ikeji igbehin aye iketa ijoba ti ko lopin ikini igbehin aye wa eni wo pe gege bi eni kokan awa ti awa laaye loni bi Jesu ba pe die ki o to de bi o ba fa bibo re seyin o daju wi pe awon ti won je odo nisisin yi won o de arugbo ni gbo se awa ti asin dagba o daju wi pe a o fi aye sile nitori ko si awaye ma lo nitori be aye ti an gbe gege bi eni kokan o ni opin o ye ki asin ma ro le kokan ki a ti le wi pe ki a ma ro ni igba gbogbo igbehin aye wa gege bi eni kokan wo Isaiah ori keta dini adota Isaiah ori keta dini adota ese ikeje iwosi wipe emi o ma je iyalode titi lai be ni iwo ko fi nkan wonyi si aya re be ni iwo ko ranti igbehin re awon odo won ma nro wi pe won o je odo titi nitori be no ma se so wi pe je kin jaye ori mi gege bi eni wi pe aye ko lopin awon elomiran ti won fara fun ijojijo oti mimu irede oru won ma ro wi pe gbati awon ni ewa gbati awon ni aso gbati awon ni owo gbati awon ni awon nkan aye yi won ko mo wi pe aye n koja lo ati awon nkan ti o wa ninu re wi pe aye ko duro ati wi pe awa paapa gege bi eniyan won ma nso fun wi pe igbala ni awa ko lo laye o itumo re ni wi pe akoko yi ti awa akoko yi ni ari ni o je ti wa ati wi pe igbesi aye wa o n koja lo eni yi ti a kan nihin ni o n jalankato ni o nso wi pe emi o ma je iyalode titi lai ero ti o ni ni wo pe ewa ti o ni gbajumo ti o ni dukia ti o ni ati alaafia ilera ti o ni wo pe yo ma wa titi eni ti o ba je alai loye ni o ma huwa be ni o ma wo inu dingi be ni wo pe ewa ti o ri nisisin yi ilera ti o ni nisisin yi agbara odomokunrin ti o ni nisisin wi pe awon nkan wonyi yo wa titi nitori be iru awon eniyan be ki ro ti igbehin won ko mo wi pe aye ti a wa o lopin aye ti a n gbe o lopin wi pe bi olorun ba bokun wa bi olorun ba foju anu wo wa wi pe ki a ma fi eso gbe igbe aye wa ki a ma se bi awon omogo bi awon ti ko lọlọrun ti won ro wi pe awon oje alagbara titi awon elomiran won a fi awon ile ti a n gbe tabi awon oju titi won a ko oruko ara won sibe awon miran ni adugbo wa won a le oruko won mọbe won a ro wi pe awon o wa titi ṣugbọn ara mi ko ri be nitori pe awon ti o ti je aye je ko je nigba ni awon ti o ti gbe igbesi aye be ni pe aye o lopin tele tele awon na da nisisin yi bi o ti le je wi pe awa ti a je omode a ko ti ipe laye popo sibe sibe a mo opolopo awon eniyan ti o je wi pe bi a soro olorun fun won won ni o ti o awon o fe gbo yin nitori pe awon o ma je anfani aye yi titi ti awon o fe ro nipa torun nisisin yi awon o fe ro nipa bibo Jesu Christi nisisin nitori pe ki lawon tun wa kinde ta won gbadura kinde ti awon fe lo si ile isin kini won wi won ro wi pe awon o ma je iyalode titi lai sugbon awon na da afe won ko ile ti lainu re o ti gbe won mi ari wi pe tele tele won wa laye won wa laye sugbon nisisin yi ati gbe won sin o ye ki awa paapa ki a ma ronu bi a ba ti ri awon ti a n gbe lo si ite awon ti a n gbe lo si sare be na ni o ye ki a ma mo wi pe iru awon eniyan wonyi won je eniyan eda bi ti wa wi pe awa paapa awon nkan yi won je apere fun wa ati owe fun wa wi pe awa na ki o wa laye titi ohun ti a n so ni wi pe gege bi ojo kookan ti o ti ma n lo sopin gege bi odun kokan ti o ti ma lo sopin gege be ni igbese aye wa kokan yo ma lo si opin je ke wo heberu ori kesan heberu ori kesan ese iketa dinlogbon ni won bi asiti fi lele fun gbogbo eniyan lati ku le kan sosho sugbon lehin eyi idajo bi aban ronu we pe ojo idajo nbo a o je ologbon sugbon asiwere niyan ni man ku wa ti man gbe igbese aye re be ni we pe aye olopin be ni we pe ko si ojo iku be ni we pe ko si ojo idajo sugbon o daju pe gbogbo wa ti a wa laye ni a o si lowo ni a o si ni po pada yala iku ni yo pa ojo wa de ni tabi ipe Jesu Kristi nigba ti o ba pa awon eniyan mimo larada ti o gba won soke yala yi ni yo si wa lowo ise ti a nse ninu aye ni tabi iku ni o daju pe okan yo mu aye tabi igbese aye wa wa si opin nitori be o ye ki a je ologbon o ye ki a je eleti omo ki a si ma mura sile fun dide Jesu Kristi tabi fun ki kuro laye nitori pe a ko mo ojo tabi igba tabi akoko ti Olorun yo we pe eyi ti a se ninu aye ti to we pe ki a wa je ipe Olorun ti o je eleda wa ninu Jeremiah ori keta dilogun Jeremiah ori keta dilogun ese ikokanla bi aparo ti saba lori eyin ti ko yin be gege ni eni ti o ku oro jo sugbon ki se ni ododo yo fi sile lagbede meji ojo re ati ni opin re yo je asiwere nihi ni Olorun je ki oye wa we pe awon elomiran ti ma ku oro jo sugbon ti ki se pelu ododo pelu otito sugbon ti o ma nja ile onile bo tire leyin ti o nse iloni lowo gba tabi o njale yala o njale ninu ijo tabi o njale ni bi ise tabi o njale ninu ile o da wa lojo we pe ojo kan bo ti a o si lowo ti a o so fun wi pe ojo igbese aye re won de opin o tile so wi pe yo fi awon duke awon oro won yi sile lagbede meji ojo re ati ni opin akoko re ninu aye yo je asiwere e je wi pe iku yo pa ju re de sugbon yo fi ika abamo senu wi pe oun ko mura sile lati pade olowa ni igba ikehin ninu iwe owe ori kokan delogun ese ogun feti si imo ki o si gba eko ki iwo ki o le gbon ni igbehin re bi aba feti sile nisisin yi ti a si gba eko ihinrere eko ironu po ada ati igbala ninu Jesu Kristi o daju wi pe ni kehin a o je ologbon awon elomiran won ma fi ojo igbala dola awon elomiran won ma so wi pe nigbati awon si je odo nigbati awon ni ilera nigbati awon ni owo ati oro nigbati awon ni ohun ini aye awon ko nilo oro igbala oro ironu po ada nitori be awon fe duro di ojo ogbo nigbati awon ni anfani lati feti sile fun oro igbala ati oro atunse ati oro pe ki eje Jesu Kristi ki o weni mo ki o foni fun jobe snow lo sugbon iru awon eniyan be won ma kabamo ni kehin oro ogbon ti an so fun wa oro ologbon ti o ye ki a fi sokan ni we pe nisisin yi ti a ni ilera nisisin yi ti a ni anfani nisisin yi ti Olorun ba wa soro ni ki a feti si imo ki a gba eko ki a ba le je ologbon ni igbeyin aye wa o dabi eni we pe awon elomiran won ma ro we pe igba pe lo titi ati we pe awon o wa laye fun igba pepe sugbon bi a ba je ologbon o ye ki a mo we pe ko seni to mo la wepe ojo ola owo olorun nikan lo wa oni nikan la ri nitori be o ye ki a se ologbon ki a se fi okan wa si oro olorun bi akobati ni igbala ki a wa oju olorun titi a o fi ni igbala wo orin dafidi ori kokan din ni ogoji orin dafidi ori kokan din ni ogoji ese ikerin oluwa je ki emi ki o mo opin mi ati iwon ojo mi bi o ti ri ki emi ki o le mo igba ti mo ni nihin eyi ni adura oni samu o nso fun olorun we pe ki oluwa jo ninu anu re ki o je ki oni oye lati mo bi opin bi o se sumo to sisi o ye ki awa na papa ki a ma feti sile ki a se fi ara bale bi emi olorun tin so fun a loni we pe igba ti a ni laye ko pe mo we pe o se se ki jesu christi ki o de ni igba kugba si akoko yi o se se se ki o je we pe iku ni o pa oju enikeni ninu wade sugbon ohun ti oni samu wi ni we pe igba kugba ti iba je ki olorun ki o fun ni ogbon lati mo igba ti o ni nihin ki on ba le mura sile fun dide olowa adura ti o ye ki o je ti wa ni adura ti o wa ni numeri ori ketalelogun ese ikewa numeri ori ketalelogun ese ikewa lati arin meji ese na je ki emi ki o ku iku olododo ki igbehin mi ki o si dabi eti re ki adura yi ki o to le gba ani lati run nipo ada eni ti o ba fe ku iku olododo o ni lati gbe igbesi aye olododo bi a ba fe ki a ku iku olododo ani lati ni ore ofe Jesu Christi ore ofe Jesu Christi yi ni o je ki a le gbe igbesi aye wa mimo igbesi aye olododo igbehin wa yo si dabi ti olododo je ki a lo si akori keji ninu iwaso wa eyi ni igbehin aye nje o je mo we pe aye ti a wa ninu re yi we pe o nlo sopin o si daju we pe lojo kan opin yo de ba ohun gbogbo eyi ni Noah so fun awon ti o gbe ni akoko ti re ti o so fun won wipe aye igba na o nlo sopin sugbon ko seni ti o gba gbo won ro wipe bawo ni gbogbo ile ti o wa gbogbo awon ti o mere mere ti won fojuri bawo ni awon nkan won yi yo se lo sopin sugbon bibeli ninu majemu lai lai ati ninu majemu titun lati enu awon aposteli lati enu Jesu ati lati enu awon woli majemu lai lai gbogbo won ni won fi ohun sokan po ti won so fun a wipe aye ti a wa ninu re yi yo lo sopin ati orileede ati awon ile ati awon oyini ati ohun ti a fojuri ti o wa ninu aye wipe gbogbo won ni won lo sopin ye ki a wo peteru kini ori kerin ese ikeje Peteru kini ori kerin ese ikeje sugbon opin ohun gbogbo ko si dede nitori na ki eyin ki o wa li aire koja ki esi ma sora ninu adura eni aposteli so fun wa pelu imisi emi olorun wipe opin ohun gbogbo nlo sopin ohun gbogbo o ko si dede ati wipe nitori na o ye ki a wa ni aire koja ki a kuro ninu ese ki a je ki ododo Jesu Christi ki o je ti wa ki a si ma sora ninu adura ninu Corinthi kini ori keje lati ese ikokandinlogbon Corinthi kini ori keje ese ikokandinlogbon sugbon eyi ni mo wi ara pe kukuru ni akoko lati isinsin yi lo pe ki awon ti o le aya ki o dabi eni pe won ko ni ri ati awon tin sokun bi eni pe won ko sokun ri ati awon tin yo bi eni pe won ko yo ri ati awon ti mra bi eni pe won ko ni ri ati awon tin lo ohun aye yi bi eni ti ko saseju nitori asha aye yi nkoja lo apostle je ki o di imo fun wa nihi we pe aye ti a wa ninu re yi we pe ni igba die si yo koja lo ati awon asha ati awon ohun ni ti o wa ninu aye we pe gbogbo won yo koja lo ati pe igba kokoro le ani lati lo nihi pe eni ti o ni aya ki o ma se je ki aya ki o di ohun lowo ki o mura sile fun ijoba orun ati eni ti o ni ohun ni aye yi ki o ma se aseju ki o ma je ki oro ati awon ohun ni aye ki o di ohun lowo ki a ma se je ki asha aye tin re koja lo ki a ma se je ki won ki o di wa lowo nipa ti ijoba orun ati eni tin sokun ki o ma se ba inu je gege bi eni pe o ro pe ibanuje ko lopin nitori be ki a tujuka ki a mo we pe igba kokoro ni ani lo ninu aye yi we pe opin ohun gbogbo o sumo to si ninu Matthew ni Jesu Christi ni o ti mu da wa loju we pe opin yo de ni toto Matthew ori kewa ese ikeji le logun Matthew ori kewa ese ikeji le logun gbogbo eniyan yo si korira yin nitori oruko mi sugbon eni ti o ba fori ti titi de opin ohun na ni a o gbala o so fun awe pe opin bo opin wa fun eni kokan wa opin si wa fun aye ti a wa ninu re yi aye ti a wa nisisin yi Matthew ori kerin le logun ese iketa bi o si ti joko lori oke olifi awon mehin re to wa ni ikoko we pe so fun wa nigba wo ni nkan won yi yo se kini yo se se ami wiwa re ati ti opin aye awon mehin mo we pe daju daju opin aye nbo we pe aye nlo sopin ohun ti won bere lowo Jesu ni wo pe kini awon ami ti a le fiye si ti a fi mo we pe aye o ti fe lo sopin o si fun ni awon amo won yi awon ti o ti ko eko science ati eko imo ijile nipa awon ero opolopo ni won je ki o di imo fun a wi pe awon ami ti won ri o dabi eni wo pe aye nlo sopin ki a pa ti won ti segbe kan awon ti Jesu Kristi so fun wa o je ki o da wa loju wi pe aye ti a wa ninu re wi pe o nlo sopin o sese igba ki yo pe mo ti a o fi ka ohun gbogbo kuro ti aye yi yo fi dopin ninu Matthew ori ketala ese kokandini ogoji Matthew ori ketala ese kokandinlogoji ota ni o fun ota ti o fun won li esu igbehin aye ni ikore awon angeli si li awon olukore nihi Jesu Kristi so nipa igbehin aye ye ki a wo Ezekiel ori keje ki a wo bi Olorun ti si woli yi loju ti o si ri wi pe opin bo fun aye Ezekiel ori keje lati ese ikini oro Oluwa si to mi wa wi pe iwo omo eniyan bayi le Oluwa Olorun wi pelu si ile Israeli opin de sori igun mererin ile eyi ni oro Oluwa ti o da wa loju ti o si je ki a mo wi pe opin bo ese ikefa opin de oji si o kiyesi ode bayi ni woli yi ni o je ki awon eniyan mo we pe daju daju opin bo kini o ye ki o je ewa awon eniyan olorun ewa eni ti o mo jesu gege bi olugbala ewa eni tin sin olorun nigba ti a mo we pe opin aye yi o detan ki a wo peteru keji ori keta peteru keji ori keta lati ese ikewa sugbon ojo oluwa nbo wa bi o le le oru ninu eyi ti awon orun yo koja lo ti awon ti ariwo nla ati awon imole oju orun yo si ti inu oru gbigbona gidigidi de yiyo aye ati awon ise ti o wa ninu re yo si jona lulu je bi gbogbo nkan wonyi yo ti yo yoni iru eniyan wo li eyin ibaje ninu iwa mimo gbogbo ati iwa bi olorun ki e ma reti ki e si ma mura gidi de ojo olorun nitori eyi ti awon orun yo gbena ti won yo si di yiyo ti awon imole re yo si ti inu oru gbigbona gidigidi di yiyo sugbon gege bi ileri re awa nreti awon orun titun ati aye titun ninu eyi ti ododo ngbe nitori na olufe bi eyin tin reti iru nkan won ni emuragiri ki a le ba yin le alaafia li ailaba won ati li ailaboko li oju re nihi ni olorun je ki o ye wa ninu oro re we pe pelu ariwo pelu ina pelu oru ni aye yi yo koja lo we pe awa ti amo olorun awa ti ani ireti ninu jesu ani lati gbe igbesi aye ailaba won ailaboko ati aileri ni waju re ki a le ba wa le alaafia ninu jesu nigba ti ohun gbogbo yo lo sopin ati so nipa igbesi aye ti wa gege bi eni kokan wepo lo sopin ati so nipa aye ti a wa nisisiyi wepe daju daju igbehin opin yo de nikehin iketa ni ijoba ti ko lopin ayo ti o je ti omo olorun ni we pe bi o ti le je pe aye ti a wa o nlo sopin ati igbesi aye wa gege be ni kokan o nlo sopin ayo ti a ni ninu olorun ni we pe ijoba jesu kristi o je ijoba ti ko lopin ninu Isaiah ori kesan lati ese ikefa si ikeje nitori a bi omo kan fun wa a fi omokunrin kan fun wa ijoba yo si wa le ejika re a si ma pe oruko re ni iyanu oludamoran olorun alagbara baba ayeraye amo alade alaafia ijoba yo bi si alaafia ki yo si ni ipekun an so nipa ijoba Jesu Kristi ati alaafia ti o wa ninu ijoba Jesu Kristi we pe alaafia ti ijoba re ki yo lopin eyi ni ayo awa mo olorun we pe bi aye ti le nkoja lo bi awon ti o wa ninu aye ti le nkoja lo bi aye yo ti le wa si opin ati bi a igbesi aye eni kokan wa yo ti le lo si opin sibe a mo we pe ijoba Jesu Kristi ti ati wonu re nipa didi atunbi wipe ijoba yi ko lopin eyi ni angeli le o so fun maria wundia nigba ti o so fun wipe a o bi jesu kristi ninu luku ori kini lati ese ogbon angeli na si we fun pe ma beru maria nitori iwo ti ri oju rere lodo olorun sasi kiyesi iwo loyun ninu re iwo o si bi omokunrin kan iwo o si pe oruko re ni jesu ohun o po omo oga ogoju lo li a o si ma pe oluwa olorun yo si fi ite dafidi baba re fun yo si joba ni le jacobo titi aye ijoba re ki yo si ni ipekun ayo ti o je ti omo olorun ni we pe ijoba jesu christi yo wa titi lai gbogbo ijoba ti o wa ninu aye ni o kase kuro nile gbogbo ijoba ti o wa ninu aye ni o re koja lo nigba ti aye yi papa ti o ba re koja lo a o si fi ijoba jesu christi mule a o si ri we pe ijoba yi o wa titi lai ninu woli iwe woli danieli ori keji ese ikerin lilogoji danieli ori keji ese ikerin le logoji li ojo awon oba wonyi le olorun orun yo gbe ijoba kan kale eyi ti a ki yo le parun titi lai a ki yo se fi ijoba na le orilede miran lowo yo se fo won tutu yo se pa gbogbo ijoba won yi run sugbon ohun o duro titi lai lai eyi ni ijoba jesu christi ti an so nipa re we pe ijoba yi yo wa titi nitori ijoba jesu o je ijoba ti ki yo lopin ninu danieli ori keje danieli ori keje ese ikerinla a se fi agbara ijoba fun ati ogo ati ijoba ki gbogbo eniyan ati orile ati ede ki o le ma sin agbara ijoba re si je agbara ijoba ainipekun eyi ti a ki yo re koja ati ijoba re eyi ti a ki yo le parun eyi nso nipa ijoba ti Jesu Christi we pe yo wa lai lai ese iketa dilogbon ati ijoba ati agbara ijoba ati ipa gbogbo ijoba ni gbogbo abe orun li a o se fi fun omo li a o se fi fun eniyan awon eniyan mimo ti oga ogo ijoba eni ti se ijoba enipekun ati gbogbo awon alakoso ni yo ma sin ti won o si ma teriba fun iyi nso si waju si nipa ijoba Jesu Christi bawo ni ijoba yi bawo lo se le je ti re bawo ni o se le wo ijoba orun eyi ti ko lopin ranti wo pe ohun gbogbo ti o ni ninu aye yo lo sopin igbese aye ti o ni papa yo lo sopin sugbon bi o ba wa ninu ijoba Jesu Christi o wa titi lai ninu Johanu ori keta Johanu ori keta ese keta Jesu dahun o si we fun pe looto looto ni mo wi fun o bi ko se pe atu eniyan bi ohun ko le ri ijoba olorun o ti oni lati se ni pe ki ronu po ada ki o si gbadura si olorun ki o bere fun idariji ki o je ki eje Jesu Christi ki o we okan re mo ki a so di otun ki o ni iye ni pekun ki a tun obi ki o si ma gbe igbese aye otun nipa ore ofe ti o wa ninu Jesu Christi bi o ba se yi o daju we pe o wo ijoba orun ati bi o ti je omo eyin Jesu Christi ti o si ni ipin ninu ijoba Olorun nihin o ni ipin ninu ijoba Olorun ti aye raye ninu Petero keji ori kini lati ese karun ati nitori eyi na papa e ma se asimi gbogbo e fi iwa rere kun igbagbo ati imo kun iwa rere bi o ti ni igbagbo ninu Jesu Christi ti ati gba okan re la ti o ti di atunbi oni lati fi iwa rere kun igbagbo o ye ki ore ofe Olorun ki o yi igbese aye re pada bi o so wipo ti di atunbi o ye ki o re ofe olorun ki o je ki imole re ki o ma tan ki o kuro ninu okunkun ki o ni iwa ododo iwa rere iwa ire koja ati imokun iwa rere nigba gbogbo ni o ye ki iwo ti o je omo olorun ti o npese ara re sile fun bibo Jesu Christi ni o ye ki o ma ni imo si ninu oro olorun ese kefa ati ire koja kun imo ati suru kun ire koja ati iwa bi olorun kun suru o ye ki aire koja iwa ododo irin ododo ki o wa ni igbese aye re ati suru o mura sile lati gbe yawo ni abi o fe kole abi o fe ni nkan aye yi ki o je ki suru ki o wa ninu iwa re ati iwa bi olorun iwa ti o fi han wi pe o je ti olorun ati ife omo ni keji eyi ni ese ikeje kun iwa bi olorun ati ife ni kun ife omo ni keji wo ese ikokanla nitori bayi le o pese fun yin lopolopo lati wo ijoba ainipekun ti oluwa ati olugbala wa Jesu Christi oni bi abani igbagbo ninu Jesu ti ani iwa rere ti ani imo olorun ti ani aire koja iwa ododo ti ani iwa bi olorun ati ife ninu wa si omo ni keji wa gege bi ati fun ani ore ofe oni eyi ni yo pese wa sile lopolopo lati wo ijoba ainipekun ti oluwa ati ti olugbala wa Jesu Christi loni ni ati je ki o da wa loju wo pe igbese aye wa gege bi enikokan o nlo sopin gege bi odun tin yi lo odun ti ojo sin yi lo ojo ti ojo ati odun ti won re koja lo be ni an darugbo ju be lo be ni an fi ojo kokan somole an fi ojo kokan somo sare tabi an fi ojo kokan somo ipadabo Jesu Christi o ye ki o da wa loju nigba na we pe ojo n lo sopin aye wa n lo sopin o ye ki amura sile fun dide Jesu Christi ati pe aye ti a wa ninu re papa o fe di ogbologbo tan aye yi ohun re koja lo nitori be ke a ma je ki ohun ti o wa ninu aye ki o fa wa kuro ninu olorun kuro ninu Jesu Christi je ki a pese ara wa sile pelu adura pelu igboran pelu ore ofe olorun pelu atunbi ati isodi mimo ati igboran si gbogbo eko ti a nko wa je ki a pese ara wa sile fun ijoba Jesu Christi ti ki yo lopin je ki a dide duro lati gbadura lati so fun olorun we pe bi ati mo pe aye nre koja lo we pe aye yi nlo sopin we pe a fe wa ninu ijoba Jesu Christi ti ki yo lopin ki a ni dani loju we pe ati ni igbala awon atunse ti o wa lona wa we pe ati se won ki a ma se je ki ese kankan ki o sopo pelu igbese aye wa ki a fi ododo ati ore ofe olorun ja awon ese yi kuro ki a ma gbe igbese aye aire koja ododo iwa bi olorun igbese aye iwa mimo ki a ba le mura wa sile fun dide ati bibo Jesu Christi so fun olorun pe ebi aye yi ti n koja lo ti a sin sumo opin aye wa ki olorun pelu ore ofe re ki o pese re sile ki o ba le je alabapin ninu ijoba ainipekun ti Jesu Christi
0: Paul Apostle si awon ara Philippi ori iketa ni akotan ara e ma yo ninu Oluwa ki se enira fun mi lati kowe ohun kan na si yin sugbon fun yin o je ailewu e ki isara lodo awon aja e ki isara lodo awon onise buburu e ki isara lodo awon onila nitori awa ni onila ti n sin Olorun nipa ti emi awa si n sogo ninu Kristi Jesu awa ko si ni igbekele ninu iran ara bi emi ti kara mi tile ni igbekele ninu ara bi enikeni ba ro pe o ni igbekele ninu ara temi tile ju eni ti a ko nila ni ijo kejo lati inu kukute Israeli wa lati inu eya Benjamini Eberu lati inu Eberu wa ni ti ofin Farisi ni emi ni ti itara emi nse nu ni bi ni si ijo ni ti ododo ti o wa ninu ofin o di alailegan ṣugbọn ohun ko ti o ti ja si ere fun mi awon ni mo ti ka si ofo nitori Kristi nito oto lai si ani ani mo si ka ohun gbogbo si ofo nitori itayo imo Kristi Jesu Oluwa mi nitori eni ti mo ti ṣofo ohun gbogbo mo si ka won si gbe ki emi ti o le jere Kristi ki a si le ba mi ninu re ni aini ododo ti emi ti kara mi ti o ti inu ofin wa ṣugbọn eyi ti o ti inu igbagbo wa ninu Kristi ododo ti Olorun nipasẹ igbagbo ki emi ki o le mo ati agbara jinde re ati alabapin ninu iya re nigba ti mo ba faramo iku re bi o le se ki emi ki o le de bi ajinde awon oku ki se pe owo mi ti te na tabi mo ti di pipe ṣugbọn emi nle pansho bi owo mi yo le te ere na nitori eyi ti a ti di mi mu pelu lati odo Kristi Jesu wa ara emi ko kara mi si eni ti owo re ti te na ṣugbọn ohun kan yi ni emi nse emi ngbagbe awon nkan ti o wa leyin mo si nanga wo awon nkan ti o wa niwaju emi nlepa lati de opin ere eje ni fun ere ipe giga Olorun ninu Kristi Jesu nitori na e je ki iye awa ti se eni pipe ni ero yi bi eyin ba si ni ero miran ninu ohunkohun eyi na pelu ni Olorun yo fi han yin kiki pe ibi ti a ti de na e je ki a ma rin ni oju ona kan na ki a ni ero kan na ara e jumo se afarawe mi e si se akiyesi awon ti rin be ani bi e ti ni wa fun apere nitori opolopo ni rin nipasẹ awon eni ti mo ti n wi fun yin nigbakugba ani ti mo si n sokun bi mo ti n wi fun yin nisisiyi pe ota agbelebu Kristi ni won igbeyin eni ti se iparun ikun eni ti se Olorun won ati ogun eni ti o wa ninu itiju won awon eni ti n toju ohun aye nitori ilu ibile wa n be ni orun lati ibi ti awa pelu gbe n foju sona fun olugbala Jesu Kristi Oluwa eni ti yio so ara ere lewaju otun ki o le ba ara ogo re mu gege bi ise agbara nipase eyi ti o n le fite ori ohun gbogbo ba fun ara re.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Episteli ti Paul Aposteli si awon ara Filipi ori ikerin. Nitori na eyin ara mi olufe ti mo si n saferi gidigidi ayo ati ade mi e duro shinshin be ninu Oluwa eyin olufe mi. Emi n be Eodia mo si n be Sintike ki won ni inu kan na ninu Oluwa. Mo si be o pelu bi alajoro ajaga mi tooto ran awon obirin won ni lowo. Nitori won ba mi sise po ninu irere ati Clementi pelu ati awon olubasise mi yoku pelu oruko awon ti nbe ninu iwe iye e ma yo ninu Oluwa nigba gbogbo o si tun wi e ma yo e je ki ipamora yin di mimo fun gbogbo eniyan Oluwa nbe nitosi e ma se aniyan ohunkohun ṣugbọn ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe e ma fi ibeere yin han fun Olorun ati alaafia Olorun ti o ju imoran gbogbo lo yo se okan ati ero yin ninu Kristi Jesu ni akotan ara ohunkohun ti se ooto ohunkohun ti se owo ohunkohun ti se titọ ohunkohun ti se mimọ ohunkohun ti se fife ohunkohun ti o ni iroyin rere bi iwa titọ kan ba wa bi iyin kan ba si wa e ma gba nkan wonyi ro nkan won ni ti eyin ti ko ti eyin si ti gba ti eyin si ti gbọ ti eyin si ti ri lọwọ mi e ma se won Olorun alaafia yo si wa pelu yin ṣugbọn emi yọ gidigidi ninu Oluwa pe asewa asebo iroyin tun soji fun mi eyi ti e ti n ro ni tooto ṣugbọn eyin ko ni akoko ti o wo kii ṣe pe emi n sọ nitori aini nitori pe ipo kipo ti mo ba wa mo ti kọ lati ni itẹlọrun ninu rẹ mo mọ bi a ti ṣe di rire silẹ mo mọ bi a ti ṣe di pupọ ni ohunkohun ati ni ohun gbogbo mo ti kọ aṣiri ati maa jẹ ajẹyo ati lati wa ni aijẹ lati maa ni aniju ati lati ṣe alaini emi le ṣe ohun gbogbo ninu Kristi eni ti n fi agbara fun mi ṣugbọn eyin ṣeun gidigidi ni ti pe eyin ṣe alabapin ninu ipọnju mi ẹyin pàápàá sì mọ pẹlú ẹyin ará Filipi pé ní ìbẹ̀rẹ̀ ẹyin rere nígbà tí mo kúrò ní Makedonia kò sí ìjọ kan tí ó bá mi ṣe alábàápín ní ti gbígbà àti fífúnni bí kò ṣe ẹyin nìkan ṣoṣo nítorí ní Tẹsalónìkà gidi ẹyin ránṣẹ ẹ sì tún ránṣẹ fún àìní mi kì í ṣe nítorí tí èmi ń fẹ́ ẹ̀bùn náà ṣùgbọ́n èmi ń fẹ́ èso tí yóò máa di púpọ̀ nítorí ẹyin ṣùgbọ́n mo ní ohun gbogbo mo sì ti di púpọ̀ mo sì kún nígbà tí mo ti gba nǹkan wọn ni tí a ti rán láti ọ̀dọ̀ yín wá lọ́wọ́ Epafroditu ọrẹ olóòórùn dídùn ẹbọ ìtẹwọgbà ti ṣẹnu dídùn gidigidi sí Ọlọ́run ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jesu ṣùgbọ́n ògo ni fún ọlọ́run àti bàbá wa láí àti láíláí àmì ẹ kí olúkúlùkù ènìyàn mímọ́ nínú Kristi Jésù àwọn ará.

0: baba wa ati Jesu Kristi Oluwa awa n dupe lowo Olorun ati baba Jesu Kristi Oluwa wa awa si n gbadura fun yin nigba gbogbo nigba ti awa gburu igbagbo yin ninu Kristi Jesu ati ife ti eyin ni si gbogbo awon eniyan mimo nitori ireti ti a gbe kale fun yin ni orun nipa eyi ti eyin ti gbo saju ninu oro ati ti yin rere eyi ti o ti de odo yin ani bi o ti n so eso pelu ni gbogbo aye ti o si n po si bi o ti n se ninu yin pelu lati ojo ti eyin ti gbo ti eyin si ti more ofe Olorun ni otito ani bi eyin ti ko lodo Epafra iranse elegbe wa olufe eni ti se olooto iranse Kristi nipo wa ti o si royin ife yin ninu emi fun wa pelu nitori eyi lati ojo ti awa ti gbo awa pelu ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re ninu ogbon ati imoye gbogbo ti se ti emi ki e le ma rin ni yiye ni ti Oluwa si iwu gbogbo ki e ma so eso ninu ise rere gbogbo ki e si ma po si ninu imo Olorun ki a fi ipa gbogbo so yin di alagbara gege bi agbara ogo re sinu suuru ati ipamora gbogbo pelu ayo ki a ma dupe lowo baba eni ti o mu wa ye lati di alabapin ninu ogun awon eniyan mimo ninu imole eni ti o ti gba wa kuro lowo agbara okunkun ti o si se wa nipo sinu ijoba ayanfe omo re ninu eni ti a wa ni idande nipa eje re ani idariji ese eni ti se aworan Olorun ti a ko ri akobi gbogbo eda nitori ninu re ni a ti da ohun gbogbo ohun ti n be ni orun ati ohun ti n be ni aye eyi ti a ri ati eyi ti a ko ri won iba se ite tabi oye tabi ijoba tabi ola nipasẹ rẹ ni a ti da ohun gbogbo ati fun ohun si wa saaju ohun gbogbo ati ninu rẹ ni ohun gbogbo duro sokan ohun si je ori fun ara eyi ni ni ijo ẹni ti se ipilẹsẹ akobi lati inu oku wa pe ninu ohun gbogbo ki ohun ki o le ni ipo ti o ga julọ nitori didun inu baba ni pe ki ẹkun gbogbo le ma gbe inu rẹ ati nipasẹ rẹ lati ba ohun gbogbo laja lẹyin ti o ti fi ẹjẹ agbelebu rẹ pari ija mo ni nipasẹ rẹ won iba se ohun ti n be ni aye tabi ohun ti n be ni ọrun ati eyin ti o ti je alejo ati ọtari ni ọkan yin ni ise buburu yin eyin ni o si ti balaja ni isisiyi ninu ara re nipa iku lati mu yin wa iwaju re ni mimọ ati ailabawọn ati ainibawi ti eyin ba duro ninu igbagbọ ti e fese mule ti e si duro ṣinṣin ti e ko si yese kuro ninu ireti irere ti eyin ti gbọ eyi ti a si ti waasu re ninu gbogbo ẹda ti n be labẹ ọrun eyi ti a fi emi Paul ṣe iranṣẹ fun ni isisiyi emi n yọ ninu iya mi nitori yin èmi sì mú ìpọnjú Kristi tí ó kù lẹ́yìn kún ní ara mi nítorí ara rẹ̀ ti ṣe ìjọ èyí tí a fi èmi ṣe ìránṣẹ́ fún gẹ́gẹ́ bí iṣẹ́ ìríjú Ọlọ́run tí a fi fún mi fún yín láti mú ọ̀rọ̀ Ọlọ́run ṣẹ a ní ohun ìjìnlẹ̀ tí ó ti farasin láti ayérayé àti láti ìrandíran ṣùgbọ́n tí a ti fi hàn ní ìsinsìnyí fún àwọn ènìyàn mímọ́ rẹ̀ àwọn ẹni tí Ọlọ́run fẹ́ láti fi ọ̀rọ̀ ohun ìjìnlẹ̀ yìí láàrin àwọn kèfèrí hàn fún tí ṣe Kristi nínú yín ìrètí ògo ẹni tí àwa ń wàásù rẹ̀ tí a ń kìlọ̀ fún olúkúlùkù ènìyàn tí a sì ń kọ́ olúkúlùkù ènìyàn nínú ọgbọ́n gbogbo kí a lè mú olúkúlùkù ènìyàn wá ní ìwà pípé nínú Kristi Jésù èyí tí èmi ń ṣe làálàá tí mo sì ń jìjàkadì fún pẹ̀lú gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀ tí ń fi agbára ṣiṣẹ́ gidigidi nínú mi.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìpínsẹ̀lẹ̀ ti Pọ́lù Apọ́sẹ́lẹ̀ sí àwọn ará Kólósè, orí ìkejì. Nítorí èmi ń fẹ́ kí ẹ̀yin kí ó mọ̀ bí ìwà ìyá ìjà tí mo ní fún yín ti pọ̀ tó, àti fún àwọn ará Laodikia, àti fún iye àwọn tí kò tíì rí ojú mi nípa ti ara, kí a lè tu ọkàn wọn nínú bí a ti ń so wọ́n pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún òye tí ó dájú sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run àní Kristi, nínú ẹni tí a ti fi gbogbo ìṣúra ọgbọ́n àti ti ìmọ̀ pamọ́ sí. Èyí ni mo sì ń wí, kí ẹnikẹ́ni kí ó má baà fi ọ̀rọ̀ ẹ̀tàn mú yín ṣìnà, nítorí pé bí èmi kò tilẹ̀ sí lọ́dọ̀ yín ní ara, ṣùgbọ́n èmi ń bẹ lọ́dọ̀ yín ní ẹ̀mí, mo ń yọ̀, mo sì ń kíyèsí ètò yín àti ìdúróṣinṣin ìgbàgbọ́ yín nínú Kristi. Nítorí náà, bí ẹ̀yin ti gba Kristi Jésù Olúwa, bí ẹni kí ẹ máa rìn nínú rẹ̀, kí ẹ fi gbòǹgbò múlẹ̀, kí a sì gbé yín ró nínú rẹ̀, kí ẹ sì fi ẹsẹ̀ múlẹ̀ nínú ìgbàgbọ́ yín gẹ́gẹ́ bí a ti kọ́ yín, kí ẹ sì máa pọ̀ nínú rẹ̀ pẹ̀lú ìdúpẹ́. Ẹ máa kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dì yín ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀sẹ̀ ẹ̀kọ́ ayé tí kìí ṣe bíi ti Kristi. Nítorí pé nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run ń gbé ní ara ìyára. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Nínú ẹni tí a ti fi ìkọlà tí a kò fi ọwọ́ kọkọ yín ní ilà ní bíbú ara ẹ̀ṣẹ̀ sílẹ̀ nínú ìkọlà Kristi, bí a sì ti sin yín pọ̀ pẹ̀lú rẹ̀ nínú baptisimu, nínú èyí tí a sì ti gé yín dìde pẹ̀lú rẹ̀ nípa ìgbàgbọ́ nínú iṣẹ́ Ọlọ́run, ẹni tí ó jí dìde kúrò nínú òkú.

0: àti ẹ̀yin ẹni tí ó ti kú nítorí ẹ̀ṣẹ̀ yín àti àìkọlà ara yín. Mo ní ẹ̀yin ni ó ti sọ́dí ààyè pọ̀ pẹ̀lú rẹ̀, ó sì ti dárí gbogbo ẹ̀ṣẹ̀ yín jì yín, ó sì ti pa ìwé májẹ̀mú òní rẹ̀ tí ó lòdì sí wa, tí a kọ nínú òfin èyí tí ó lòdì sí wa, òní ó sì ti mú kúrò lójú ọ̀nà, ó sì kàn má gbélébù, ó sì ti jẹ́ àwọn ìjọba àti agbára kúrò ní ara rẹ̀, ó sì ti dójú tì wọ́n ní gbangba, ó ń yọ ayọ̀ ìṣẹ́gun lórí wọn nínú rẹ̀. Nítorí náà, ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni máa ṣe ìdájọ́ yín ní ti jíjẹ, tàbí ní ti mímu, tàbí ní ti ọjọ́ àsè, tàbí oṣù tuntun, tàbí ọjọ́ ìsinmi. Àwọn tí í ṣe òjìji ohun tí ń bọ̀, ṣùgbọ́n ti Kristi ní ara. Ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni fi àdábọwọ́ ìrẹ̀lẹ̀ àti bíbọ àwọn áńgẹ́lì lọ́ọ̀rẹ́ yín gbà lọ́wọ́ yín. Ẹni tí ń dúró lórí nǹkan wọn ni tí ó ti rí, tí ó ń ti ipa èrò rẹ̀ ní ti ara ṣe fífi asán, tí kò sì di orí ìnímú ṣinṣin láti ọ̀dọ̀ ẹni tí a ń ti pọ̀ríkè àti iṣan pèsè fún gbogbo ara, tí a sì ń so ṣọ̀kan pọ̀, tí ó sì ń dàgbà nípa ìbísí Ọlọ́run. Bí ẹ̀yin bá ti kú pẹ̀lú Kristi kúrò nínú ìpilẹ̀ṣẹ̀ ayé, ẹ á ti ṣe tí ẹ̀yin ń tẹríba fún òfin bí ẹni pé ẹ̀yin wà nínú ayé. Má ṣe fọwọ́ kàn, má ṣe tọ́wò, má ṣe fọwọ́ bà, gbogbo èyí tí yóò ti pa lílò run gẹ́gẹ́ bí òfin àti ẹ̀kọ́ ènìyàn. Àwọn nǹkan tí ó ní àfarawé ọgbọ́n ní tòótọ́ ní àdàbọwọ́ ìsìn àti ìrẹ̀lẹ̀ àti ìpọn ara lójú, ṣùgbọ́n tí kò ní èrè kan nínú fún ìfẹ́kúfẹ́ ara. Epístẹ́lì ti Pọ́ọ̀lù Apọ́sẹ́lì sí àwọn ará Kólósè, orí ìkẹta. Ǹjẹ́ bí a bá ti gé yín dìde pẹ̀lú Kristi, ẹ máa ṣàfẹ́rẹ̀ àwọn nǹkan tí ń bẹ lókè níbi tí Kristi gbé wà tí ó jókòó ní ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ẹ máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè, kì í ṣe àwọn nǹkan tí ń bẹ ní ayé, nítorí ẹ̀yin ti kú, a sì fi ìyè yín pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Nígbà tí Kristi, ẹni tí í ṣe ìyè wa, yóò farahàn, nígbà náà ni ẹ̀yin pẹ̀lú yóò farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo. Nítorí náà, ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ lé ayé run: agbèrè, ìwà èérí, ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ búburú àti ojú kòkòrò, tí í ṣe ìbọ̀ ìṣà, nítorí ohun tí ìbínú Ọlọ́run fi ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọràn, nínú èyí tí ẹ̀yin pẹ̀lú ti ń rìn nígbà kan rí, nígbà tí ẹ̀yin ti wà nínú nǹkan wọ̀nyí. Ṣùgbọ́n ní ìsinsìnyí, ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú, ìrunú, arankàn,
1: ọ̀rọ̀ òdì
0: àti ọ̀rọ̀ ìtìjú kúrò ní ẹnu yín. Ẹ má sì ṣe purọ́ fún ẹnìkejì yín. Ẹ̀yin ṣáà ti bọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú ìṣe rẹ̀, ẹ sì ti gbé ọkùnrin tuntun nì wọ̀, èyí tí a sọ di tuntun sí ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa, níbi tí kò lè ṣe Eléni àti Júù, ìkọlà àti àìkọlà, aláìgbédè, ará Skitia, ẹrú àti òmìnira. Ṣùgbọ́n Kristi ni ohun gbogbo nínú ohun gbogbo. Nítorí náà, bí àyànfẹ́ Ọlọ́run, ẹni mímọ́ àti olùfẹ́, ẹgbẹ́ ọkàn ìyọnúwọ̀, ìṣeun, ìrẹ̀lẹ̀, inú tútù, ìpamọ́ra. Ẹ máa faradàá fún ara yín, ẹ sì máa dáríji ara yín bí ẹnikẹ́ni bá ní ẹ̀sùn sí ẹnìkan, bí Kristi ti dáríji yín, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin fi máa ṣe pẹ̀lú. A ti borí gbogbo nǹkan wọ̀nyí, ẹgbẹ́ ìfẹ́ wọ̀, tí ṣe àmùrè ìwà pípé, ẹ sì jẹ́ kí àlàáfíà Ọlọ́run kí ó máa ṣe àkóso ọkàn yín
1: sínú èyí tí a
0: pè yín pẹ̀lú nínú ara kan, ẹ sì máa dúpẹ́. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo, kí ẹ máa kọ́, ẹ sì máa gba ara yín níyànjú nínú sáàmù àti orin yìí àti orin ẹ̀mí. Ẹ máa fi orí ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. Ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe ní ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Bàbá nípasẹ̀ rẹ̀. Ẹ̀yin aya, ẹ máa tẹríba fún àwọn ọkọ yín gẹ́gẹ́ bí ó ti yẹ nínú Olúwa. Ẹ̀yin ọkọ, ẹ máa fẹ́ràn àwọn aya yín, ẹ má sì ṣe kòrò sí wọn. Ẹ̀yin ọmọ, ẹ máa gbọ́ ti àwọn òbí yín ní ohun gbogbo, nítorí èyí dára gidigidi nínú Olúwa. Ẹ̀yin bábá, ẹ má ṣe mú àwọn ọmọ yín bínú kí wọ́n má bàa rẹ̀wẹ̀sì. Ẹ̀yin ọmọ ọ̀dọ̀, ẹ gbọ́ ti àwọn Olúwa yín nípa ti ara ní ohun gbogbo, kì í ṣe ní àrojúṣe bí àwọn aláṣẹ wo ènìyàn, ṣùgbọ́n ní òtítọ́ iná ní ìbẹ̀rù Ọlọ́run. Ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe, ẹ máa fi tọkàntọkàn ṣe é gẹ́gẹ́ bíi fún Olúwa, kì í sì ṣe fún ènìyàn. Kí ẹ mọ̀ pé lọ́wọ́ Olúwa ni ẹ̀yin yóò gba èrè ogún, nítorí ẹ̀yin sin Olúwa Kristi. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ṣe àìṣòdodo yóò gbà padà nítorí àìṣòdodo náà tí ó ti ṣe.
1: Kò sì sí ojúṣàájú ènìyàn.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Epístẹ́lì ti Pọ́ọ̀lù Apọ́sẹ́lì sí àwọn ará Kólósè, orí ìkẹrin. Ẹ̀yin Olúwa, ẹ máa fi èyí tí ó tọ́ tí ó sì dọ́gba fún àwọn ọmọ ọ̀dọ́ yín, kí ẹ sì mọ̀ pé ẹ̀yin pẹ̀lú ní Olúwa kan ní ọ̀run. Ẹ máa dúró ṣinṣin nínú àdúrà ìgbà, kí ẹ sì máa ṣọ́ra nínú rẹ̀ pẹ̀lú ìdúpẹ́. Ju gbogbo rẹ̀, ẹ máa gbàdúrà fún wa pẹ̀lú, kí Ọlọ́run lè ṣí ilẹ̀kùn fún wa fún ọ̀rọ̀ náà, láti máa sọ ohun ìjìnlẹ̀ Kristi nítorí èyí tí mo ṣe wà nínú ìdè pẹ̀lú, kí èmi kí ó lè fi hàn gẹ́gẹ́ bí ó ti tọ́ fún mi láti máa sọ. Ẹ máa rìn nípa ọgbọ́n sí àwọn tí ń bẹ lóde, kí ẹ sì máa ṣe ìràpá padà ìgbà. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó dàpọ̀ mọ́ orí ọ̀fẹ́ nígbà gbogbo èyí tí a fi yọ̀dùn kí ẹ̀yin kí ó lè mọ bí ẹ̀yin ó ti máa dá olúkúlùkù ènìyàn lóhùn. Gbogbo bí nǹkan ti rí fún mi ni tí kíkù yóò jẹ́ kí ẹ mọ̀, arákùnrin olùfẹ́ àti olóòótọ́ ìránṣẹ́ àti ẹlẹgbẹ́ nínú Olúwa, ẹni tí mo ti rán sí yín nítorí èyí kan náà, kí ẹ̀yin lè mọ bí a ti wà, kí òun kí ó lè tu ọkàn yín nínú, pẹ̀lú Onísímù, arákùnrin olóòótọ́ àti olùfẹ́, ẹni tí í ṣe ọ̀kan nínú yín, àwọn ni yóò sọ ohun gbogbo tí à ń ṣe níyìn yìí fún yín. Aristarku, ẹlẹgbẹ́ mi nínú túbúkì yín, àti Máàkù, ọmọ arábìnrin Bánábà, nípasẹ̀ ẹni tí ẹ̀yin ti gba àṣẹ.
1: Bí ó bá sì wá sọ́dọ̀ yín, ẹ gbà á.
0: Àti Jésù, ẹni tí à ń pè ní Jústù, ẹni tí í ṣe ti àwọn onílà, àwọn wọ̀nyí nìkan ni olùbáṣiṣẹ́ mi fún ìjọba Ọlọ́run, àwọn ẹni tí ó ti já sí ìtùnú fún mi. Epafra, ẹni tí í ṣe ọ̀kan nínú yín, ìránṣẹ́ Kristi kì yín, ó ń fi ìwà yá ìjàgbàdúrà nígbà gbogbo fún yín, kí ẹ̀yin kí ó lè dúró ní pípé àti ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run. Nítorí mo jẹ́rìí rẹ̀ pé ó ní ìtara púpọ̀ fún yín àti fún àwọn tí ó wà ní Laodikia
1: àti àwọn tí ó wà ní Hierapoli.
0: Luke, oníṣègùn olùfẹ́ àti Démàkì yín, ẹ kí àwọn ará tí ó wà ní Laodikia àti Nímfà àti ìjọ tí ó wà ní ilé rẹ̀. Nígbà tí a bá sì ka ìwé yìí láàrin yín tán, kí ẹ mú kí a kà á pẹ̀lú ní ìjọ Laodikia, kí ẹ̀yin pẹ̀lú sì ka èyí tí ó ti Laodikia wá. Kí ẹ sì wí fún Akipu pé kíyèsí iṣẹ́ ìránṣẹ́ tí ìwọ ti gbà nínú Olúwa, kí o sì ṣe é ní kíkún. Ìkíni nípa owó èmi Pọ́ọ̀lù, ẹ máa rántí ìdè mi, kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú yín. Àmì. Èyí ni òpin Epístẹ́lì ti Pọ́ọ̀lù Apọ́sẹ́lì sí àwọn ará Kólósè. Epístẹ́lì ìkíni ti Pọ́ọ̀lù Apọ́sẹ́lì sí àwọn ará Tẹsalóníkà. Orí ìkíni. Pọ́ọ̀lù àti Sílfánù àti Tìmọ́tíù sí ìjọ àwọn ará Tẹsalóníkà nínú Ọlọ́run Bàbá àti nínú Jésù Kristi Olúwa. Orí ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Bàbá wa àti Jésù Kristi Olúwa.
1: Àwa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo fún gbogbo yín.
0: Àwa ń ṣe ìrántí yín nínú àdúrà wa. Lé àìsinmi ni àwa ń rántí iṣẹ́ ìgbàgbọ́ yín àti làálàá ìfẹ́ àti sùúrù ìrètí yín nínú Olúwa wa Jésù Kristi níwájú Ọlọ́run àti Bàbá wa. Nítorí pé àwa mọ yíyan yín ará olùfẹ́ ti Ọlọ́run. Yíyìn rere wa kò ti wá sọ́dọ̀ yín ní ọ̀rọ̀ nìkan, ṣùgbọ́n ní agbára pẹ̀lú àti nínú ẹ̀mí mímọ́ àti ní ọ̀pọ̀lọpọ̀ ìgbẹ́kẹ̀lé bí ẹ̀yin ti mọ irú ènìyàn tí àwa jẹ́ láàrin yín nítorí yín. Ẹ̀yin sì di aláfarawé wa àti ti Olúwa lẹ́yìn tí ẹ̀yin ti gba ọ̀rọ̀ náà nínú ìpọ́njú ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú ayọ̀ ẹ̀mí mímọ́, kí ẹ̀yin sì jẹ́ àpẹẹrẹ fún gbogbo àwọn tí ó gbàgbọ́ ní Makedonia àti Achaia. Nítorí láti ọ̀dọ̀ yín lọ ni ọ̀rọ̀ Olúwa ti dún jáde, kìí ṣe ní kìkì Makedonia àti Achaia nìkan, ṣùgbọ́n ní ibi gbogbo ni ìyìn ìgbàgbọ́ yín sí Ọlọ́run tàn kálẹ̀, tó bẹ́ẹ̀ tí àwa kò ní sọ̀rọ̀ ohunkóhun, nítorí pé àwọn tìkára wọn ń ròyìn nípa wa, irú ìwọlé tí àwa ti ní sọ́dọ̀ yín, bí ẹ̀yin sì ti yí padà sí Ọlọ́run kúrò nínú èrè láti máa sin Ọlọ́run àlàyé àti òtítọ́, àti láti dúró de ọmọ rẹ̀ láti ọ̀run wá, ẹni tí ó sì jí dìde kúrò nínú òkú, àní Jésù náà, ẹni tí ń gbà wá kúrò nínú ìbínú tí ń bọ̀.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Epístẹ́lì ìkíni ti Pọ́ọ̀lù Apọ́sẹ́lì sí àwọn ará Tẹsalóníkà. Orí ìkejì. Nítorí ẹ̀yin ti kara yín mọ̀ ara, irú ìwọlé wa sí yín pé kìí ṣe lásán, ṣùgbọ́n lẹ́yìn tí àwa ti jìyà ṣáájú tí a sì ti lò wá nílò ìtìjú ní Fílípì gẹ́gẹ́ bí ẹ̀yin ti mọ̀, àwa ní ìgboyà nínú Ọlọ́run wa láti sọ̀rọ̀ ìrere Ọlọ́run fún yín pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìwàyá ìjà. Nítorí ọ̀rọ̀ ìyànjú wa kìí ṣe ti ẹ̀tàn tàbí ti ìwà àìmọ́ tàbí nínú àrékérekè, ṣùgbọ́n bí a ti kà wá yẹ láti ọ̀dọ̀ Ọlọ́run wa bí ẹni tí a fi ìrere lé lọ́wọ́, bẹ́ẹ̀ ni àwa ń sọ, kìí ṣe bí ẹni tí ń wo ènìyàn bí kò ṣe Ọlọ́run tí ń dán ọkàn wò. Nítorí àwa kò lu ọ̀rọ̀ ìpọ́ni nígbà kan rí gẹ́gẹ́ bí ẹ̀yin ti mọ̀, tàbí ìbòjú ojú kòkòrò, Ọlọ́run ni ẹlẹ́rìí. Bẹ́ẹ̀ ni àwa kò wá ògo lọ́dọ̀ ènìyàn tàbí lọ́dọ̀ yín tàbí lọ́dọ̀ àwọn ẹlòmíràn nígbà tí àwa ìbá fẹ́ ọlá lórí yín bí àwọn apọ́sẹ́lì Kristi, ṣùgbọ́n àwa ń ṣe pẹ̀lẹ́ lọ́dọ̀ yín gẹ́gẹ́ bí abiyamọ ti ń tọ́jú àwọn ọmọ ohun tìkára rẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwa ti ní ìfẹ́ inú rere sí yín, inú wa dùn jọjọ láti fún yín kìí ṣe ìrere Ọlọ́run nìkan, ṣùgbọ́n ẹ̀mí àwa tìkára wa pẹ̀lú nítorí tí ẹ̀yin jẹ́ ẹni ọ̀wọ́n fún wa. Nítorí ẹ̀yin rántí ará, iṣẹ́ àti làálàá wa, nítorí àwa ń ṣe làálàá ní ọ̀sán àti ní òru, kí àwa kó má bàa di ẹrù ru ẹnikẹ́ni nínú yín, àwa ń wàásù ìrere Ọlọ́run fún yín. Ẹ̀yin sì ni ẹlẹ́rìí àti Ọlọ́run pẹ̀lú bí àwa ti wà láàrin ẹ̀yin tí ó gbàgbọ́ ní mímọ́ ìwà àti ní òdodo àti ní àìlẹ́gàn. gẹgẹ bi eyin si ti mo bi awa tin ba olukuluku yin lo gẹgẹ bi baba si awon omo re an gba yin niyanju an tun yin ninu asiko kẹyin ki o le ma rin ni yiye olorun eni ti o npe yin sinu ijoba ati ogo on ti kara re nitori eyi ni awa se ndupe lowo olorun pelu ni esin ni pe nigbati eyin gba oro ti eyin gbo lodo wa ani oro olorun eyin ko gba bi eni pe oro eniyan ṣugbọn gẹgẹ bi o ti jẹ ni tooto bi oro olorun eyin ti o nṣiṣẹ gidigidi ninu eyin ti o gbagbo pelu nitori ara
1: eyin di alafarawe awon ijo olorun
0: ti nbe ni judea ninu kristi jesu nitori pe eyin pelu jiya iru nkan naa lowo awon ara ilu yin gẹgẹ bi awon pelu ti jiya lowo awon jew awon eni ti o pa jesu oluwa ati awon woli won si ti wa jade won ko si se eyi ti o wo olorun won si wa lodi si gbogbo eniyan won ko fun wa lati soro fun awon keferi ki won ki o le la lati ma so ise won di kikun nigba gbogbo ṣugbọn ibinu de ba won titi de opin ṣugbọn ara awa ti a gba kuro lọwọ yin fun saa kan ni ara ki se ni okan pelu itara opolopo ni awa se aniyan ti a si fe gidigidi lati ri oju yin nitori awa fe lati to yin wa ani emi paul lekini ati lekeji satani si de wa le ona nitori kini ireti wa tabi ayo wa tabi ade isogo wa
1: ki ha ise eyin ni niwaju jesu oluwa wa ni abo re
0: nitori eyin ni ogo ati ayo wa Epistle kini ti Paul apostle si awon ara Thessalonica ori iketa nitori na nigba ti ara wa ko gba mo awa ro pe o dara ki a fi awa nikan seyin ni Atene awa si ran Timothy arakunrin wa ati iranse Olorun ninu irere Kristi lati fi ese yin mule ati lati tun yin ninu ni ti igbagbo yin ki a ma se mu enikeni yese nipa wahala wonyi nitori eyin ti kara yin mo pe ati yan wa sinu re nitori ni tooto nigba ti awa wa lodo yin a ti sọ fún yín tẹ́lẹ̀ pé àwa ò rí wàhálà gẹ́gẹ́ bí ó sì ti ṣe kí ẹ̀yin sì mọ̀ nítorí èyí nígbà tí ara mi kò gbà á mọ́ mo sì ránṣẹ́ kí èmi kí ó lè mọ ìgbàgbọ́ yín kí olùdánwò ni má bàa ti dán yín wò lọ́nàkọ́nà kí làálàá wa sì di asán ṣùgbọ́n ní ìsinsìnyí tí Timothy ti ti ọ̀dọ̀ yín wá sọ́dọ̀ wa kí ó sì ti mú ìrere ti ìgbàgbọ́ àti ìfẹ́ yín wá fún wa àti pé ẹ̀yin ṣe ìrántí wa ní rere nígbà gbogbo ẹ̀yin sì ń fẹ́ gidigidi láti rí wa bí àwa pẹ̀lú sì ti ń fẹ́ láti rí yín nítorí èyí ara àwa ní ìtùnú lórí yín nínú gbogbo wàhálà àti ìpọ́njú wa nítorí ìgbàgbọ́ yín nítorí àwa yè ní ìsinsìnyí bí ẹ̀yin bá dúró ṣinṣin nínú Olúwa nítorí ọpẹ́ kíni àwa lè tún máa dá lọ́wọ́ Ọlọ́run nítorí yín fún gbogbo ayọ̀ tí àwa ń yọ̀ nítorí yín níwájú Ọlọ́run wa ní ọ̀sán àti ní òru ni àwa ń gbàdúrà gidigidi pé kí àwa kí ó lè rí ojú yín kí a sì ṣe àṣepé èyí tí ó kù nínú ìgbàgbọ́ yín ǹjẹ́ kí Ọlọ́run àti bàbá wa ti kára rẹ̀ àti Jésù Kristì Olúwa wa ṣe amọ̀nà wa sọ́dọ̀ yín kí Olúwa sì máa mú yín bí si kí ẹ sì máa pọ̀ nínú ìfẹ́ sí ọmọnìkejì yín àti sí gbogbo ènìyàn gẹ́gẹ́ bí àwa ti ń ṣe sí yín kí ó ba lè fi ọkàn yín balẹ̀ ní àìlábùkù nínú ìwà mímọ́ níwájú Ọlọ́run àti bàbá wa nígbà àti wa Jésù Kristì Olúwa wa pẹ̀lú gbogbo àwọn ènìyàn mímọ́ rẹ̀.
2: DCLM Radio. Your spiritual welfare is our concern.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ̀ lé ọ̀run, a ti wá síwájú yín lónìí láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yín. A dúpẹ́ wípé nínú òkùnkùn ayé yìí, nínú ìṣìnà tí àwọn ayé wà, nínú ìkóríta tí gbogbo àwọn ènìyàn wà, láì mọ ọ̀nà sí ìyẹ̀ nípẹ̀kun, àwa ni ẹ pè wá sọ́dọ̀ ara yín kí ọ̀rọ̀ yín kí ó ba lè tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa, kí a ba lè ríran láti mọ̀ wípé ọ̀nà ìyè ni ọ̀nà tóóró, ọ̀nà àgbélébò tí ó lọ sílé ògo. A dúpẹ́ wípé ẹ ṣe wa lójú, a dúpẹ́ wípé ẹ ti fọwọ́ tọ ọkàn wa, a dúpẹ́ pé kì í ṣe pé ẹ fọwọ́ tọ ọkàn wa nìkan ṣoṣo, ẹ kọ ọkàn wa nílà láti máa bẹ̀rù, láti máa wárìrì níwájú yín, láti máa ṣàfẹ́rí àti láti máa wá ìjìnlẹ̀ ìfẹ́ yín nínú ọ̀rọ̀ yìí. À ń bẹ̀bẹ̀ wípé ìfẹ́ láti ṣe àwárí, ìfẹ́ láti súnmọ́ yín sí, ìfẹ́ láti dúró lé ọ̀nà náà tí ó lọ sí ìyè ànípẹ̀kun, wípé ìfẹ́ yìí kì ó kó mọ́ wa nínú lórúkọ Jésù. Bí a ti wá lónìí, tí a ń fẹ́ kọ́, tí a sì ń fẹ́ gbọ́ láti ẹnu yín, ẹ bá wa sọ̀rọ̀, ẹ là wá lóye, ẹ ṣe wa lójú, e fi ise paya iran orun ti inu bibeli e fi han wa loruko jesu gbogbo bi ti iye meji ati eru gbogbo ibi ti okunkun abi owusuwosu ti inu aye yi ti o wa ninu okan eni kokan wa e ba wa le won jade pelu ina ati imole oro yin loruko jesu bi ese ti n ko wa emi lati gba lati se lati tele yin titi de opin e fi fun wa ni oruko jesu e mu ki aye ato si awon ti o wa ninu aye ki ireti wa ki o le wa ninu yin titi ni oruko jesu kristi oluwa wa loni ni atun bere awon eko ti a ti n ko lese lese ninu epistle ti paulu si awon ara kolose bi o ba je eni ti o ti n ba pejo tele tele o mo wi pe a ti se opolopo eko ninu iwe kolose yi epistle si awon ara kolose ati ko ninu ori kini a si ti ko ninu ori keji loni anwo ori keta a si n ka lati ese ikini titi de ese ikerin awon ohun ijinle popo ni olorun fi pamo fun wa ninu bibeli ati ninu awon episteli papa papa ninu eti afeka loni awon ohun ijinle popo ni olorun fi pamo fun wa ti o se wipe bi o ba ye wa bi a ba si gbaro bi abagbadura le lori yo mu ki igbese aye onigbagbo ki o ye wa ju be lo yo se je ki ore ofe olorun ti a fi le gbe igbese aye asegun ki o ju be lo ni igbese aye wa nitori be bi ati nka awon oro won yi ma se je ki omo tabi eni ti o joko segbe re ma se je ki o di olowo ni igba popo ni awon alabiyamo laarin wa ni won ma n gba awon omo won laye lati di won lowo elomiran o sese ki o je wipe a ma toju omo tabi ki o ma fi omo fun omo ki o ma se fi eti si eko ti a n ko nitori be ki a ma se je ki ohunkohun tabi enikeni ki o di wa lowo enikan wole nigbati a ti bere ikeko ni tabi nkan kan lo bo sile lowo enikan tabi ohun kan miran lo n sele nita tabi ariwo ni a n gbo lati ibomiran e ma je ki awon nkan wonyi ki o di wa lowo ki a ba le je eni ti o n fi ohun rere awon ohun ribiri ti olorun ti pese fun wa ki a le fi sere je ninu odun titun yi nitori be bi a ti n si bibeli be ni ki o ma si bibeli re ki o si ma fi oju ba awon ti a n ka ki o ma fi oju ba won lo eko bibeli ni a wa fun a si lati wo bibeli wa bi a ti n si bi a ti n ka mo n ka lati kolose ori keta lati ese ikini nje bi a ba ti ji yin dide pelu kristi e ma saferi awon nkan ti n be loke nibi ti kristi gbe wa ti o joko li owo otun olorun e ma ronu awon nkan ti n be loke ki se awon nkan ti n be le aye nitori eyin ti ku a si ti fi iye yin pamo pelu kristi ninu olorun nigbati kristi eni ti se iye wa yo farahan nigba na li eyin pelu o farahan pelu re ninu ogo ese merin yi ni a fe se asaro le lori loni o n so nipa igbe aye eni ti a ji dide ni ese ikini o ni nje bi a ba ti ji yin dide pelu kristi o ye ki o mo gege bi akeko bibeli wepe ni ibere pepe ma je mu titun yi a ko ni ede giriki ede giriki ti a fi ko ma je mu titun yi bi a ba ka ese ikini yi o n so wipe nje nigbati a ti ji yin dide pelu kristi ma se je ki o se onika yefi ikan naa ni o n so pelu idaniloju wipe awa ti a je onigbagbo awati ati di atunbi oni ati ji wa dide ko si tabi sugbon ninu re we pe looto lati ji wa dide pelu Kristi o anso we pe nigbati o mo we pe ati ji o dide pelu Kristi tabi bi o ba fe fi ami han wa we pe ni tooto le ati ji o dide pelu Kristi oni ohun kan ni o ye ko je ilepa okan re e ma saferi awon kan tin be loke ni bi ti Kristi gbe wa ti o joko le owo otun olorun o se wa nso fun bawo ni a se le saferi ohun tin be loke awon ti ko loye won le ro we pe ke a ma wo kesa ke a ma wo le ko so be o se alaye ni ese ikeje oni ke a ma ronu awon nkan tin be loke bi a ba nso wi pe ke a ma saferi ke a ma wa awon nkan tin be loke itumo re ye ni ese ikeje nigbati o wi pe ke a ma ronu awon nkan tin be loke ki se awon nkan tin be le aye o wa so fun ni ese iketa eredi ti o ye ke a ma saferi awon nkan tin be loke ki se nkan tin be laye ni ese iketa o ni eredi re niyi nitori eyin ti ku nitori eyin ti ku le ede miran ni ede wa bi a ba so wi pe eyin ti ko je wi pe eyin ti fi aye sile o ni nigba ti a ti ku ti a ti fi aye sile awa ti a ti fi aye sile tabi awa ti a ti ko aye sile ko ye ke a tun ma safere ohun ti n be ninu aye ko ye ke a ma ronu nipa ohun ti n be le aye awa ti a ti ku ti a ti ko aye sile ti a ti fi aye sile o ye ke a ma safere ohun ti n be loke nitori a ti fi iye wa pamo ninu Kristi pelu Kristi ninu Olorun o wa nso wi pe bi a ti rin ona toro ti a rin o ye ki a ma rin ni iwon igba ti o je wi pe a mo wi pe ibi ti a rin lo o je ilu orun rere wi pe ki se ki a tun ma pada seyin o ni nitori nigba ti Kristi eni ti nse iye wa yo farahan nigba na li eyin pelu o farahan pelu re ninu ogo je ki ran o leti wi pe nigba ti a da eniyan pelu erope ile se ranti wi pe nigba ti egun de sori eniyan olorun wi pe erope saani iwo iwo o se pada di erope sugbon ohun ti mo fe mu jade ninu re ni wi pe iye eniyan gan o wa ninu emi tabi iye ati emi olorun sugbon nigba ti eniyan subu ninu ogba ideni nigba na ni ese wole lati igba yi gan ti eniyan ti subu ni a ri wi pe ife inu eniyan o ma n fa si ohun ti aye igba ti o je wi pe inu ile inu erope ni eniyan ti jade ohun ti o si je emi olorun iye olorun ti o fi eniyan sile nigba ti o subu onfa lile kan wa ti ma n fa eniyan sile lati igba naa nitori be lati igba naa ni o fi je wi pe awon eniyan won di alarin kiri won saferi won wa awon ohun ti aye ero won ko si ninu olorun ero won ko si nipa awon nkan ti se ti emi ninu orin dafidi ori kewa ese ikerin orin dafidi ori kewa ese ikerin eniyan buburu nipa igberaga oju re ko fe se afere olorun olorun ko si ninu ironu re se ori awon ohun meji ti mo toka si tele ikini ke a ma saferi ohun ti n be loke ikeji ati se afere ohun ti n be loke ni pe ke a ma ronu nipa nkan ti n be loke bi o ba se afiyesi o ri wi pe nkan meji yi ni a tun ko papo nihin ikini ke a ma se afere olorun ikeji ke a ma ronu nipa re o wa n so nipa ti eniyan buburu eniyan nipa ti eda ara eniyan nipa ti eda adamu eniyan ti ko ti ni iye olorun iye ayeraye ninu okan re o so nipa eni yi ti ko ti ni igbala ti ko ni olorun tabi ore ofe ni igbesi aye re o ni ko saferi olorun olorun ko si ninu gbogbo ironu re gbogbo ilepa re olorun ko si nibe atun so fun wa ninu Philippi ori keji we pe awon elomiran o ti le sese ki won ro we pe won wa ninu ijo tabi ki won ro we pe won je eniyan olorun ki won ro we pe awon paapa je eni ti o ti di atunbi eni ti a ti gba okan re la sugbon ohun ti won saferi ohun ti won lepa ni o ma nfi han iru eniyan ti won je ninu Philippi ori keji ese ikokanlelogun nitori gbogbo won ni toju nkan ti ara won ki se nkan ti se ti Jesu Christi gbogbo won ni saferi ni wa awon nkan ti ara won ki se ti Jesu Christi nitori be o ye ko ye wa bi abari ilepa kan ninu okan wa ti ki se ilepa tabi aferi si nkan ti Olorun o ye ki a mo wi pe o je wi pe a o ti di atunbi tabi bi a ba ti di atunbi tele tele ina emi wa o njoreyin o nku lo nitori be o ye ki a gba Olorun laaye ki o tun fe ategun latoke wa ki o fe si ina emi wa ki ina yi ki o ma ba ku patapata ki a ba le ma saferi ohun ti nbe loke ninu Matthew ori kefa ese ikeji le logbon nitori gbogbo nkan won yi ni awon kefiri n wa kiri kila o je kini a o mu ati asowo ni awa o fi bora gbogbo nkan won yi ni awon kefiri n saferi o ni awon kefiri n wa kiri awon ti ko lolorun o ni won wa kiri o ni bi o se ti awa ni o ye ki a mo wi pe gba ti a ti yi wa lokan pada iyi pada ye ko de ba ife wa ati ilepa wa ki a mo wi pe gba ti a ti so wa dotun ninu Jesu Christi ilepa wa ti yi pada igbesi aye wa ti yi pada bi o ti le je wi pe awon elomiran ni arowo to wa won wa nkan ti aye awon elomiran ni to si wa won wa ki won ki o di gbajumo won wa owo won wa awon nkan edera ati afefe yeye aye yi sugbon awa ti a ti di otun ninu Christi o ye ki ilepa wa ati nkan okan wa edun okan wa ki o je nipa wi pe a n wa Olorun ye ki n bi o ni ibere kan ti a bere lowo okunrin kan ninu Genesis ori ketadinlogoji Genesis ori ketadinlogoji ki iwo paapa ki o jolooto si Olorun lati dahun ibere yi Genesis ori ketadinlogoji ese ikeedogun okunrin kan si ri si wo o rin kaakiri ni papa okunrin na si bi pe kini iwo n wa opolopo ninu aye yi ni o dabi eni we pe won je alarin kiri nitori Jesu papa so fun wa ninu okan ninu awon owe re oni papa oko le aye opolopo ni o rin kaakiri ni papa won wa owo won wa ati di gbajumo tabi o sese won wa ipo laarin awon oselu awon elomiran nkan ti aye yi ni won le kaakiri awon omule mofo aye awon nkan ta nle ta ki ba ti owo eni ki te oni won wa kaakiri eyi ni a fi n bere lowo re ati lowo mi we pe kini iwo n wa lati igba ti a ti bi o lati igba ti o ti wa sinu aye yi lati igba ti o ti bere si ni mi lati igba ti o ti mo otun yato sosi lati igba ti o ti mo we pe aye ki se awa ilo lati igba ti o ti mo we pe o daju lojo kan a o fi aye sile a o pada lo ba Olorun kini iwo n wa se o ti wa igbala okan re se o ti wa Olorun o ti wa oju Olorun se o ti wa ife inu Olorun se o ti wa alaafia Olorun se o ti wa Jesu Christi ni awari se o ti mo wi pe Jesu Christi je tire ati wi pe ohun pa iwo paapa o je tire ibere mi fun o ti mo fe ki o gbe yewo ti mo fe ki o ro nle lori ni pe kini iwo n wa se owo ni se gbajumo ni se awon ohun ini aye ni se obirin lo n wa kaakiri se idera se awon afefe yeye aye yi lo n wa kaakiri
4: se awon ale iba aye yi se on lo nwa kaakiri kini iwo nwa o ye ki o le mo yala o nwa olorun yala o se afere olorun tabi o nwa awon kan miran eyi ni olorun fe ba wa soro le lori loni je ki a tun pada si kolose ori keta kolose ori keta lati ese ikini bi o ti le je wipe ati ka tele tele je ki a tun ka le kan si bi a tin ka ki o ma be olorun emi wipe ki o ma se itumo fun o wipe ki o ma fi kalamu atorun wa ki o ma fi ko awon nkan won yi si ole okan ki o ma se oni eni ti o nko akogbagbe kolose ori keta lati ese ikini nje bi a ti ji yin dide pelu kristi e ma safari awon nkan tin be loke ni bi ti kristi gbe wa ti o joko le owo otun olorun ye ki n salaye die fun o bi o ba ni baba tabi oni oko tabi oni olufe kan ti o lo si ilu okere lojojumo ni okan re ni a ma ronu nipa ti eni ti o lo si ilu okere yi lojojumo ni ife okan re a ma fa sibe yala wepe ki o wa lati wa mu o lo sibi to lo gba ti o ba si reti ojojumo ni o ma wo boya yo ko iwe ranse si o be gege ni Jesu Kristi o je oluwa wa o wa sinu aye yi o ku fun ese wa o si lo si oke orun leyin gba ti o ti jinde nisisin yo wa ni owo otun olorun oni bi Jesu Kristi oko ijo bi o ba je olufe okan wa bi o ba je oni okan wa nfa si oni ki a ma safari awon nkan tin be loke ni bi ti Jesu Kristi oluwa olugbada olufe okan wa ni bi ti o gbe joko le owo otun olorun oni e ma ronu awon nkan tin be loke ki se awon nkan tin be le aye ironu nkan tin be le aye be o se lowo si ise ti a o se ounje ti a o je iyawo ti a o fe oko ti a o le ko wo inu ile re omo ti a o bi ironu nkan ti o wa le aye o le o mu ki elomiran ki o gbe o le o mu ki elomiran ki o ni eje riru nitori wipe aini te lorun po ninu ironu ti awon elomiran ro nipa nkan ti o wa le aye o ni awa ti a je ti olorun e se to je wipe lati aro de ale ni a fi ronu awon nkan tin be le aye oni ki a ma ronu awon nkan tin be loke nitori ibe ni ile wa Jerusalemu torun Jerusalemu loke ibe ni okan mi safari oni e ma ronu awon nkan tin be loke ki se awon nkan tin be le aye nitori eyin ti ku asifi yeyin pamo pelu Kristi ninu olorun nigba ti Kristi eni ti se iye wa yo farahan nitori Jesu n pada bo wa nigba na le eyin pelu o farahan pelu re ninu ogo ki awon ese won yi ki o le ye wa dara dara a o wo ni ipa meta ikini ajinde ti emi ati ilepa mimo awon nkan won yi je nkan meji ti a ko papo ikini ajinde ti emi ikeji ilepa mimo won o le fi ara won sile eni ti a ba ti jidede nipa ti emi o ni lati ni ilepa mimo eni ti a ba ti gba okan re la eni ti o ti di atunbi eni ti o ti to ebun orun wo eni ti agbara ajinde Kristi to ti sise ninu okan re ninu emi re o ni lati ni ilepa mimo eni ti o ni Kristi gege bi oluwa ati olugbala re okan re a ma fa soke okan re ko ni ma fa si ohun ti o wa ninu aye a o yewo a o gbe yewo we pe ajinde ti emi ati ilepa mimo ikeji fi faramo Kristi ati abo re fi faramo Kristi ati abo re awon nkan meji won yi papa won tun lo papo a ko le ni abo ninu aye yi lai faramo Kristi gba ti olorun ri wi pe ko si abo ninu aye ko si abo ninu ebo ko si abo ninu ewe oko ko si abo ninu awon nkan ti awon eyan ma nja to ma npo papo lati le da abo bo ara won gba ti olorun ri wi pe ko si abo ninu onkohun lori ile o lo se ran Jesu Kristi se o mo wepe nigba ti eniyan se ni olorun fi oko igi ewebe on gbogbo ati ile ni o fi gegun ti eniyan si wa labe egun o je isina fun awon eniyan wepe ohun ti o wa labe egun gege bi igi gege bi awon eranko gege bi awon ewe awon nkan wonyi ni awon eniyan ti ko lolorun won ma nja ton ma npopo lati fi daabo bo ara won ko si abo ninu onkohun tabi ninu enikeni bi ko se ninu Kristi eniyan fi wo apa keji yi fi paramo Kristi ati abo re iketa ipadabo Kristi ati isipo pada wa awon mejeji wonyi bakan na won lo papo nigba ti Jesu Kristi ba padabo nigba yi gan ni a o si ijo Jesu ni a o se wa ni po pada nigba yi ni a o pe wa lo sile nigba ti Kristi ti o ba de nigba yi ni o ko awon ayan fe lo nitori be a ma wo yi pelu ipadabo Kristi ati isipo pada wa ye ke wo lati ikini ajinde ti emi ati ilepa mimo Kolose ori keta lati ese ikini nje bi ati jiyin dide pelu Kristi nje bi ati jiyin dide pelu Kristi ye ke aduro nibe na ko sese lati jinde bi ki ba se pe akoko ku eni ti o ku lo le jinde eni ti ko ti ku nigba kan ko le jinde bawo ni a se mo itumo eyi si ye ki n fi han o wipe tele tele ati ku ninu ese wo Efesu ori keji ese ikini Efesu ori keji ese ikini eyin le o si ti so di aye ke akonkon wipe eyin le o si ti jidide nigba ti eyin ti ku nitori ere koja ati ese eyin eyin le o si ti jidide tabi eyin le o si ti so di aye nigba ti eyin ti ku nitori ere koja ati ese eyin lati ese ikerin sugbon olorun eni ti se oloro le anu nitori ife nla re ti o fi fe wa nigba ti awa ti le ti ku nitori ere koja wa nitori ese wa o so wa di aye pelu Kristi ore ofe le a fi gba yin la o si ti ji wa dide pelu re o si ti mu wa wa joko pelu re ninu awon orun pelu Kristi Jesu nihi ni o ti ye wa we pe nigba ti Jesu Kristi ku o ku fun ese wa ati we pe nigba yi gan pelu igbagbo bi ati paramo aparamo iku re ari we pe awa paapa aku pelu re se o mo we pe o ku nitori wa gba ti a ba si gbagbo awa paapa aku pelu re aku si ese ade aye si ododo oni o si ti ji wa dide nigba ti o ji wa dide tan o wa mu wa joko pelu re ninu awon orun ninu Kristi Jesu yi so nipa ipo ti onigbagbo wa nisisiyi ipo ti a wa gege bi eni ti a ti jidide kuro ninu oku ye ke a wo Romu ori kefa Romu ori kefa lati ese ikini si ese ikeji nje awa o ha ti wi ki awa ki o ha joko sinu ese ki o re ofe ki o le ma po si ki a ma ri awa ti o ti ku si ese se nkan ti an kan yi o awa ti o ti ku si ese awa o ha se wa laaye ninu re mo o n so fun a wi pe a ti ku si ese ninu Romu yi kan na ori kefa lati ese karun nitori bi a ba ti so wa po pelu re nipa afarawe iku re a o si so wa po pelu nipa afarawe ajinde re bi a ba n so nipa ajinde a o koko ma so nipa ti iku ati ku pelu Kristi a se wa ji wa dide pelu Jesu Christi la koko a kan wa ma gbele bo pelu re aku pelu re ni akoko igbala wa a ji wa dide pelu Christi lati igba na ilu ibile wa wa li orun bayi awon ohun ti anlepa yo yato si awon ti anlepa tele tele ke a to mo Christi ye ke a pada si Kolose ori keta lati ese ikini je bi a ba ti ji yin dide pelu Christi e ma saferi awon kan tin be loke ni bi ti Christi gbe wa ti o joko le owo otun olorun lati igba ti a ti ji wa dide pelu Christi ilepa okan wa ohun ti a saferi ohun ti a wa o ye ki o je ohun ti o wa loke bi a ba nso nipa wepe a wa ohun ti o wa loke ikini olorun ni ogun wa lori ite loke o ye ki a ma wa olorun nigba gbogbo wo Job ori karun ese kejo sodo olorun li emi le ma se awari li owo olorun le emi le ma fi oran mi le eyi so nipa wiwa olorun sise aferi olorun nitori wipe ati ji wa dide pelu Christi ikeji anwa ijoba olorun ati ododo re awon kan woyi ni itumo wipe ke a ma saferi ohun ti n be le oke ninu Matthew ori kefa ese iketa le logbon sugbon e tete ma wa ijoba olorun na ati ododo re e tete ma wa ijoba olorun na ati ododo re awon miran won ke farabale lati wa ijoba olorun bi abati de inu ijo o ye ki o ye wa wipe ife olorun ni pe ke a wa olorun ke a wa oju olorun ke a ko ese sile ke a kuro ninu ese ki alaafia olorun iye olorun igbala olorun ki o ba le je ti wa leyin igba ti a ba ni igbala eyi o so wipe ah mo si ti ni igbala o nitori be tori pe mo ti ni igbala o ku ki ma wa owo ki ma wa bi se bi emi o se kole ki ma wa awon nkan ti aye yi o ni ki a ma wa ijoba olorun ati ododo re bi a ba ti ni igbala o ye ki a se awari isodi mimo ki a gbadura titi eje Jesu Christi yo fi so okan wa di mimo eyi ni ni pe a wa ododo olorun o ni ni igba na leyin na gbogbo nkan won yi le o se fi kun fun yin ki se be a n wa ilu wa lorun ninu Heberu ori kokanla lati ese ikerinla nitori awon ti o n so iru ohun be fi han gbangba pe won se aferi ilu kan ti se ti won ati ni toto iba se pe won fi ilu ti won ti jade wa si okan won iba ti ri aye lati pada sugbon nisisiyi won fe ilu kan ti o dara ju be lo eyi ni ni ti orun nitori na oju won ko ti olorun pe ke a ma pe ohun ni olorun won nitori ti o n pese ilu kan sile fun won eyi ni awon ti a n se aferi awon ohun ti a n wa kiri bi abaje ti olorun ki se be nikan nigba gbogbo ni o ma wa ifarahan olorun ninu orin Dafidi ori ketadinlogbon ese ikerin orin Dafidi ori ketadinlogbon ese ikerin ohun kan lemi toro lodo olowa ohun na lemi o ma wa kiri oni mo saferi ki emi ki o le ma gbe inu ile Oluwa le ojo aye emi gbogbo ki emi ki o le ma wo ewa Oluwa ki emi ki o si ma fi inu didun wo tempili re eyi ni o ti okan eni ti o gbagbo ni toto o ti okan iru eni be ti o nse aferi bi abaje eniyan Olorun bi abaje eni ti o mo Christi isura wa yo wa Olorun a ko ni to isura wa jo si aye a ko ni ma saferi ohun ti o wa ninu aye yi ninu Matthew ori kefa lati ese ikokandilogun. E ma seto ichurajo fun ara yin le aye nibi ti kokoro ati ipara ibaje ati nibi ti awon ole irunle ti won sin jale sugbon eto ichurajo fun ara yin le orun nibi ti kokoro ati ipara ko le baje ati nibi ti awon ole ko le irunle ki won ki o si jale nitori nibi ti isura yin ba gbe wa nibe le okan yin yo gbe wa pelu. Awon elomiran ti won so wipe won ti di eni igbala a ki ri won ni eko bibeli. Won so wipe nigba yi gan lakoko eko bibeli ni awon ni bara won lo ma wa. Nje iru eni be nje on to isura jo si orun abi on to isura jo si aye. Awon elomiran ni ojo isimi won ki fi akoko sile fun isin oluwa. Won ki fi akoko sile lati se ijire okan. Won ma so wipe bi awon ko ba si shobu won ni ojo isimi awon oni ri owo pa wole popo to be iru eni be se o nse aferi e to wa loke abi o nse aferi nkan ti o wa ninu aye. O ye ki awa ti aje oni gbagbo awa ti agbekele Olorun awa ti a mo wipe ibukun Olorun ni ma mu ni la lai fi lala pelu re. O ye ki a mo wipe Olorun ni abo wa Olorun ni ipese wa Olorun ni ni wa nitori be ki a fi akoko sile lati ma wo ju Olorun ki a fi akoko sile lati ma se ilepa awon omimo ohun tin be loke. Ye ki a pada si orin Dafidi ori ketalela adorin orin Dafidi ori ketalela adorin ese ike dogbon tani mo ni le orun bi ko se iwo ko si ohun ti mo fe le aye pelu re nihi ni oni samu ni o ti nje ki o ye wa wipe orun ni okan wa ati pe gbogbo ilepa okan ohun ninu aye yi o wa lodo Olorun nigba kan ni oni samu yi eni ti o korin Dafidi yi kan na ni okan re nfa si ohun ti o wa ninu aye o ri wipe o ku die ki ohun pada sinu aye. Bi o ba nro ero nipa ohun ti aye o daju wipe bi o ko ba ronu po ada ipaseyin le de ba o wo lati ese ikeji orin Dafidi kan na ese ori ketalela adorin lati ese ikeji sugbon bi o se ti emi ni ese mi fere yi etan irin mi si fere yi otan nitori ti emi se ilara si awon ase fefe nigba ti mo ri alaafia awon eniyan buburu nihi ni eni yin so fun a wipe bi o se ti ohun ni nigba ti ohun se ilara nigba ti ohun be si ni fe ohun fe kegbe pelu awon alai lolorun ohun wo nkan ti awon eniyan buburu ninu aye ohun wo nkan ti won ni ese ohun fere yo ohun ese ohun fere ye ohun fere di apada seyin ese ikerin nitori ti ko si irora ninu iko won agbara won si po won ko ni ipin ninu iyonu eniyan be ni a ko si wahala pelu won pelu elomiran nitori na ni igberaga se ka won lorun bi ewon oso iwa ipa si bo won mole bi aso oju won yo jade fun isanra won si ju won si ni ju bi okan won tin fe lo weni yi o nwo awon ti won wa ninu aye o nwo igbega ti aye o nwo owo ati dukia ti won ni ninu aye o nwo awon fadaka won ati ohun isoso won o ni nigba ti won be si ni wa awon nkan won yi o nwo bi won se sanra to o nwo bi won se ni nkan ti aye to o nwo awon eniyan buburu o ni won ko dabi eni pe won ni wahala be ni pe won ni aisan be ni pe won ni irora o si ro wipe ohun to hun sin Olorun wipe ohun o ni nkan ti aye gege bi awon ti o wa ninu aye o ni ese ohun fere ye nigba ti o nro awon nkan wonyi bakan na ni bi iwo paapa bi o ba nro wipe ati gba ti mo ti se atunse o dabi eni wipe mi o ni nkan to awon ti o je wipe won se wa ninu pan saga sibe sibe bi o ba nro nkan won yo sese ipada seyin le de o sese ki o ma ro wi pe gba ti mo ti fi ise ile oti ise ile siga ti mo ti fi sile o dabi eni wi pe awon ti won tun sese oti awon ti won se ise ninu ile ti won tin se siga won tun ni kan lowo ju mi lo tabi ki o ma ro wi pe gba ti o ti so pe o bo Olorun duro o fi aye sile lati sise fun Olorun wi pe awon ti o lo Olorun awon ti o ni gbala won ni nkan ju lo bi o ba nro be ipada seyin le de wese ikerindinlogun nigba ti mo ro lati mo eyi o soro le oju omi nigba ti mo ro lati mo eyi o soro le oju omi titi mo fi lo sinu ibi mimo Olorun nigba na ni mo mo igbehin won arakunrin arabirin igbehin loju oni nigba ti o nro ti ipin awon eniyan buburu ninu aye wi pe won ni ipo pelu awon oselu won ni ipo la ninu aye won ni owo won ni ise won ni ohun anomoni aye won ni gbogbo nkan ti oju won fe oni nigba ti o nro nkan won yo soro fun ko yi ohun rara wi pe awon alaigbagbo won ni ju ohun ti o nje onigbagbo oni titi mo wa fi lo si ibi mimo Olorun iyen ile Olorun nigba na ni mo mo igbehin won ni toto iwo gbe won ka ibi yiyo iwo si ti won subu sinu iparun bawo li ati mu won lo sinu idahoro yi bi eni pe ni iseju kan iberu le afirun won patapata leyin yi ni o wa so ni ese ke dogbon we pe nisinsin ti mo ti keko nisinsin ti mo ti kogbon nisinsin ti mo ti ri ohun airi nisinsin ti oye ti ye mi nigba ti mo de ile Olorun oni nisinsin ta ni mo ni le orun bi ko se iwo ko si si ohun ti mo fe le aye yi pelu re bi ko se iwo ni kan soso nitori be o ye ki a ma safere ohun ti n be loke ki a me se je ki okan wa ki o ma safere ohun ti a n ri ninu Korinti keji ori kerin ese ikeji dilogun Korinti keji ori kerin ese ikeji dilogun ni won bi a ko ti wo awon ohun ti a n ri bi ko se ohun ti a ko ri ni won bi a ko ti wo ohun ti a n ri bi ko se ohun ti a ko ri awon elomiran bi won ba lo sile alaigbagbo won a ma wo ero amomitutu ti awon wonyi ni won a ma wo ero afi ategun ti awon wonyi ni won a ma gbogbo nkan ti won ni eyi ti won te sile eyi ti won te sori tabili won a ma kera ninu okan won ma se ilara wi pe emi ti mo n sin Olorun mi o ni eleyi mi o ni eleyi o ni awa ti a ni Olorun igba ti wa n bo nitori awa ko wo ohun ti a n ri bi ko se ohun ti a ko ri ki lo se nitori ohun ti a n ri ni ti igba isinsiyi won ko ni pe koja lo sugbon ohun ti a ko ri ni ti ayeraye ye ki a lo si apa keji ninu eko wa ki a pada si Kolose ori keta nisinsiyi a n wo fifaramo Kristi ati abo re fifaramo Kristi ati abo re Kolose ori keta ese iketa nitori eyin ti ku a si ti fi iye yi pamo pelu Kristi ninu Olorun ede ti a lo nihin a lo ede ti o le ye wa sugbon a n so nipa ohun ti emi ki a koko wo nipa ti ara iku ma mu iyipada pupo wa bi eniyan ba ku a ma n so wipe a ti si nipo pada e je wipe ipo ti o ni ninu ajo eniyan tele tele ko ni imo iduro ti o ni tabi ase ti o ni ninu awon eniyan laarin awon eniyan tele tele eni ti a si nipo pada eni ti o ku ko ni iru nkan be mo o ye ki o ye wa wipe bakan na ni nipa ti emi gba ti a wa ninu aye a wa nibi ti o je wipe ina n jo ni a wa nibi ti o je wipe arun ajakale arun o n tan kaakiri a wa nibi ti o je wipe ase awon emi okunkun won lagbara lori wa sugbon nigba ti a ku ase wa nipo pada nigba ti a ku pelu Kristi a ti mu wa kuro nibi ti ina ti n jo tele tele a ti mu wa kuro nibi asale ti a wa tele tele ati mu wa kuro ni bi isoda horo ti a wa tele tele a si ti mu wa kuro ninu alabe agbara okunkun ase awon eni bi ati mu wa kuro nibe nitori pe iku ti si wa nipo pada ati ku pelu Kristi nitori be

àti ilẹ̀ ọba mìíràn nípa ti ikú àti dá wa ní ìdè kúrò nínú agbára ènìyàn kúrò nínú ìlànà ènìyàn tàbí ìpinnu ènìyàn àti sàtánì lórí wa àti mú àwa sábẹ́ ìpinnu àti ìlànà ọlọ́run lórí wa kíkú pẹ̀lú kristi òun ló mú wa darapọ̀ mọ́ kristi lójú ọlọ́run àti wípé àti kú sí ẹ̀ṣẹ̀ a sì wà láàyè sí òdodo nípa agbára kristi ẹni tí a ti jí dìde ó wá ń sọ ní ẹsẹ̀ ìkẹta yìí ó ní nítorí ẹ̀yin ti kú kì í ṣe wípé bóyá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ kú pẹ̀lú kristi bí a bá ti gba ọkàn wa là ẹ̀yin ti kú pẹ̀lú kristi jẹ́ kí n ṣe àpèjúwe kan fún ọ bí ènìyàn bá jẹ́ ọ̀mùtí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó bá jẹ́ wípé kò sí ni bó tilẹ̀ wà lórí àkẹ́tì àìsàn ohunkóhun tí ì bá ṣẹlẹ̀ sí bó kò tọrọ kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ ó ní láti lọ ra ìgò ẹmu tàbí ọtí ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí ẹni yìí bá ti kú ò bá gbé ọtí síwájú rẹ̀ kò tún jẹ́ nkankan lójú rẹ̀ mọ́ nítorí pé ó ti kú kò mọ kí ló wà nínú ọtí yìí mọ́ kò mọ kí ló wà nínú ìgò yìí mọ́ kò lè dìde kó sọ wípé nítòótọ́ ni mo ti kú ṣùgbọ́n gbà tí wọ́n gbé ọtí yìí wá mo tún dìde kí n lè mu díẹ̀ ẹni tí ó ti kú kò tún ní ìdẹ̀wò báyìí mọ́ bẹ́ẹ̀ náà ni bí a bá ti kú pẹ̀lú kristi ọtí sìgá àwọn obìnrin tàbí ọkùnrin tàbí ìṣọ̀ṣọ́ ayé wúrà àti ayé à ń kó sórí à ń kó sọ́rùn àwọn nǹkan wọ̀nyí ò tún jọ wá lójúmọ́ nítorí pé a ti kú pẹ̀lú kristi àìpé èèyàn tún lọ mú gbó ó tún lọ mú sìgá tàbí ó ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ àwọn nǹkan wọ̀nyí kò ní jọ nígbàgbọ́ lójúmọ́ nítorí pé ó ti kú a ti ṣí i nípò padà láti kúrò nínú àwùjọ àwọn ẹlẹ́ṣẹ̀ sínú àwùjọ àwọn ọmọ ọlọ́run ó ní a sì ti fi ìyè yín pamọ́ pẹ̀lú kristi nínú ọlọ́run èyí jẹ́ wípé ààbò dájú lórí wa ààbò ọlọ́run dájú lórí wa nítorí wípé a ti fi ìyè wa pamọ́ nínú kristi jẹ́ kí a tún padà sí orin dáfídì orin dáfídì sọ ní púpọ̀ nípa ìpamọ́ àti ààbò tí a ní nínú ọlọ́run orin dáfídì orí kọkàndínláàádọ́rùn-ún orí kọkànléláàádọ́rùn-ún níbi kọ̀kọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji olódùmarè èmi ò wí fún ọlọ́run pé ìwọ lé ààbò mi àti odi mi ọlọ́run mi ẹni tí èmi gbẹ́kẹ̀lé ó ní bí a bá mọ ọlọ́run tí a sì jókòó lábẹ́ òjìji olódùmarè a ó lè wí fún ọlọ́run pé ìwọ lé ààbò mi àti pé ìwọ lé odi mi ní ayé ìgbani a máa ń kọ odi yìí lóká kí ó lè jẹ́ wípé bí àwọn ọ̀tá bá fẹ́ wọlé lóru wọn kì yóò lè wọlé àti wípé àwọn tí ó wà nínú ìlú ó ṣeéṣe láti gun orí odi láti lè tafà sí àwọn ọ̀tá lẹ́yìn odi ó wá ń sọ fún wa wípé bẹ́ẹ̀ náà ni a ní ààbò a sì ní ọlọ́run gẹ́gẹ́ bí odi wa nítorí bẹ́ẹ̀ ọ̀tá olè kò lè rúnlẹ̀ wọlé láti lè ṣe wá níbi yẹ kí a wo orin dáfídì yìí kan náà orí kẹtàdínlógún ẹsẹ ìkẹjọ orin dáfídì orí kẹtàdínlógún ẹsẹ ìkẹjọ pamímọ́ bí ọmọ ojú pamímọ́ lábẹ́ òjìji ìyẹ apá rẹ orin dáfídì orí kọkànlélọ́gbọ̀n ẹsẹ ogún ìwọ ó pa wọ́n mọ́ ní ibi ìkọ̀kọ̀ iwájú rẹ kúrò nínú ìdìmọ̀lù àwọn ènìyàn ìwọ ó pa wọ́n mọ́ ní ìkọ̀kọ̀ nínú àgọ́ kan kúrò nínú ìjà ahán èyí ń sọ wípé a ní ìpamọ́ lọ́dọ̀ ọlọ́run jẹ́ kí n ṣe àpèjúwe yìí fún ọ ní Jeremiah orí kẹrìndínlógójì ẹsẹ ìkẹrìndínlọ́gbọ̀n Jeremiah orí kẹrìndínlógójì ẹsẹ ìkẹrìndínlọ́gbọ̀n ṣùgbọ́n ọba pàṣẹ fún Jeremaeli ọmọ Hamaleki àti Zeriah ọmọ Asreli àti Selemiah ọmọ Abdaeli láti mú Baruku akọ̀wé àti Jeremiah wòlíì ṣùgbọ́n Olúwa fi wọ́n pamọ́ ṣùgbọ́n Olúwa fi wọ́n pamọ́ àdúrà mi ni wípé kí Ọlọ́run kí ó là wá lójú kí ó ṣe wà níyè kí ó jẹ́ kí a mọ̀ wípé bí òun ti pa Jeremiah àti Baruch

0: akọ̀wé rẹ̀ mọ́ wípé òun pàápàá lónìí òun pa àwọn tí ó wà nínú Kristi, òun pa wọ́n mọ́, nítorí tí ẹ̀yin ti kú a sì fi yìnyín pamọ́ nínú pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Apá kẹta ni ìpadàbọ̀ Kristi àti ìṣípòpadà wa. Kolose orí kẹta ẹsẹ̀ ìkẹrin, nígbà tí Kristi ẹni tí ṣe iye wa yóò farahàn, nígbà náà lé ẹyin pẹ̀lú ó farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo. Ìpadàbọ̀ Jésù Kristi jẹ́ ohun tí ẹsẹ̀ púpọ̀ nínú Bíbélì sọ tí ó yé ni dáradára. Kristi pẹ̀lú fúnra rẹ̀ sọ nípa ìpadàbọ̀ rẹ̀ pẹ̀lú ìdánilójú tí kò ní tàbí ṣùgbọ́n nínú. Àwọn áńgẹ́lì sọ nípa ìpadàbọ̀ yìí kan náà gẹ́gẹ́ bí òtítọ́ tí ó kalẹ̀ lé ọ̀run. Àwọn apọ́sẹ́lì pàápàá wọ́n fi ìdí rẹ̀ lélẹ̀, wọ́n sì sọ gbomọgbomọ létí àwọn ènìyàn nípa ìpadàbọ̀ Jésù Kristi. Wọ́n sọ pẹ̀lú ìdánilójú tí ó dá ṣáká. Àwọn wọ̀nyí mọ̀ wípé Ọlọ́run kò lè ṣèké. Wọ́n sọ wípé Jésù Kristi Olúwa wa yóò farahàn, ó ń padà bọ̀. Lẹ́ẹ̀kejì ó sì sọ, ó ní nígbà tí Kristi ẹni tí ṣe iye wa yóò farahàn, èyí jẹ́ wípé bí ó tilẹ̀ ti fara pamọ́ lé ọ̀run, bí ó tilẹ̀ ti lọ sí ọ̀run, ó ń padà bọ̀, àti nígbà náà yóò farahàn àwọn àyànfẹ́. Jésù Kristi ń padà bọ̀. Lẹ́ẹ̀kejì Timotiu kìíní orí kẹfà ẹsẹ̀ ìkẹrìnlá, kí ìwọ kí ó pa òfin mọ́ lé àìlábàwọ́n, lé àìlẹ́gàn, títí di ìfarahàn Olúwa wa Jésù Kristi. Titu orí kejì ẹsẹ̀ ìkẹtàlá, kí a máa wo ọ̀nà fún ìrètí tí ó ní ìbùkún àti ìfarahàn ògo Ọlọ́run wa tí ó tóbi àti ti olùgbàlà wa Jésù Kristi. Gbogbo àwọn ẹsẹ̀ yìí ń jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi, ẹni tí ó ti lọ sí ọ̀run, ẹni tí ó jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run, ó ń padà bọ̀. Lẹ́ẹ̀kejì Hebreu orí kẹsàn-án ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, bẹ́ẹ̀ ni Kristi pẹ̀lú, lẹ́yìn tí ó ti fi rúbọ lẹ́ẹ̀kan ṣoṣo láti ru ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀, yóò farahàn nígbà kejì láìsí ẹ̀ṣẹ̀ fún àwọn tí ń wo ọ̀nà rẹ̀ fún ìgbàlà. Ó sọ wípé lẹ́ẹ̀kan ṣoṣo Jésù Kristi ó ti fi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀, nígbà tí yóò farahàn kìí ṣe wípé yóò tún wá ṣe ìrúbọ fún ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n yóò farahàn fún àwọn tí ń wo ọ̀nà rẹ̀ láìsí ẹ̀ṣẹ̀ fún ìgbàlà. Nínú Johanu kìíní orí kejì ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, àti nísinsìnyí ẹ̀yin ọmọ mi, ẹ máa gbé inú rẹ̀ pé nígbà tí òun ó bá farahàn, kí a lè ní ìgboyà níwájú rẹ̀, kí ojú má sì ti wá níwájú rẹ̀ ní ìgbà wíwá rẹ̀. Bí ènìyàn bá wà nínú ẹ̀ṣẹ̀ ní ìgbà wíwá Jésù Kristi, ní ìgbà ìpadàbọ̀ Jésù Kristi, irú ẹni bẹ́ẹ̀ kò ní lè bá Jésù lọ, kò ní lè bá Jésù jọba. A kì yóò lè yí padà kí a sì gbà sókè pẹ̀lú àwọn ènìyàn mímọ́, nítorí bẹ́ẹ̀ ojú yóò ti irú ẹni bẹ́ẹ̀. Orí kẹta láti ẹsẹ̀ ìkíní, ẹ wò ó irú ìfẹ́ tí bàbá fi fẹ́ wa, tí a fi ń pè wá lé ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ lè a sáà jẹ́. Nítorí èyí lé ayé kò ṣe mọ̀ wá, nítorí tí kò mọ́ olùfẹ́. Ọmọ Ọlọ́run lè àwa ṣe nísinsìnyí, a kò sì tí ì fi hàn bí àwa ó ti rí. Àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn, àwa mọ̀ wípé nígbà tí a bá fi hàn, a ó dàbí rẹ̀, nítorí àwa ó rí àní bí òun ti rí. Olúkúlùkù ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀, àwẹ̀ ara rẹ̀ mọ́ àní bí òun ti mọ́. Lónìí a ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a ti kà á sí wa létí, àwa pàápàá ti kà á nínú Bíbélì wa, a sì ti ṣe àlàyé kíkún nípa àjíǹde ti ẹ̀mí àti ìlépa mímọ́. Kí ni ìlépa ti ọkàn rẹ? Ṣé a ti jí òdìdí pẹ̀lú Kristi? Ṣé o ti ní Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ? se o ti di oko si ese o si wa laaye si olorun se a o ti faramo Christi o si ni abo ninu Christi o ni iye ni pekun ninu Jesu Christi iye ni pekun yi si wa ni ipamo o ko je ki enikeni tabi onkohun ki o fowo kan se oni ireti ninu olorun wepe nigbati Jesu Christi yo farahan nigbati yo de lekeji wepe a o se onipo pada a o gba kuro ninu aye yi o wa pelu awon eniyan mimo loke o ni ipin ati ipa ninu ipalarada awon eniyan mimo o ye ki a ba olorun soro bi o ba ti ni dani loju wepe agba okan re la o ye ki o so fun olorun wepe o fe ni igbala to to bi o ba ti ni igbala se ati we omo ati so kan re di mimo se iwo ti o ni ireti yi ninu re se o nwe ara re mo ni igba gbogbo ani gege bi ohun ti mo e je ki a dide duro ki a ba olorun soro ki a gbadura titi ofin idani loju pe o sese ko je lasale yi tabi ni oru tabi ni igba kogba ni Jesu Christi yi o de we pe oju ko ni ti wa we pe a o mura sile a o le ba Jesu lo nigba ti o ba de.
1: Epistle ikini ti Paul Apostle si awon ara Thessalonica ori ikerin nje ni akotan ara awa nbe yin awa si ngba yin niyanju ninu Jesu Oluwa pe bi eyin ti gba lowo wa bi eyin ba ti ma rin ti eyin ba si ma wo Olorun ani gege bi eyin ti rin ki eyin le ma po si waju si nitori eyin mo iru ase ti a ti pa fun yin lati odo Jesu Oluwa nitori eyi ni ife Olorun ani wiwa ni mimo yin pe ki eyin ki o ta kete si agbere ki olukulu kuyin le mo bi ohun iba ti ma ko ohun elo re ni ijanu ni iwa mimo ati ni ola ki se ni sise ife ku fe gege bi awon keferi ti ko mo Olorun ki enikeni ma sere koja ki o ma si sese arakunrin re ninu nkan na nitori Oluwa ni olugbesan ninu gbogbo nkan wonyi gege bi awa ti kilo fun yin tele ti a si jeri pelu nitori Olorun ko pe wa fun iwa eri sugbon ni iwa mimo nitori na enikeni ti o ba ko kokọ eniyan bi ko se Olorun eni ti o fun yin ni emi mimo re pelu ṣùgbọ́n ní ti ìfẹ́ àwọn ará ẹ kò tún fẹ́ kí ẹnikẹ́ni kọ̀wé sí yín nítorí a ti kọ́ ẹ̀yìn tìkara yín láti ọ̀dọ̀ Ọlọ́run wá láti máa fẹ́ ara yín ní tòótọ́ ẹ̀yìn sì ń ṣe é sí gbogbo àwọn ará tí ó wà ní gbogbo Makedonia ṣùgbọ́n àwa ń bẹ̀ yín ara pé kí ẹ̀yìn kí ó máa pọ̀ síwájú sí i àti pé kí ẹ̀yìn kí ó máa dùú gidigidi láti gbé jẹ́ láti máa gbọ́ ti ara yín kí ẹ máa fi ọwọ́ yín ṣiṣẹ́ gẹ́gẹ́ bí àwa ti pàṣẹ fún yín kí ẹ̀yìn kí ó lè máa rin ìrìn ẹ̀tọ́ sí àwọn tí ń bẹ lóde kí ẹ lè má ṣe aláìní ohunkóhun ṣùgbọ́n àwa kò fẹ́ kí ẹ̀yin kí ó jẹ́ òpè ara ní ti àwọn tí ó sùn pé kí ẹ má bínú jẹ́ gẹ́gẹ́ bí àwọn ìyókù tí kò ní ìrètí nítorí bí àwa bá gbàgbọ́ pé Jésù ti kú ó sì ti jíǹde gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò mú àwọn tí ó sùn pẹ̀lú nínú Jésù wá pẹ̀lú ara rẹ̀ nítorí èyí yìí ni àwa ń wí fún yín nípa ọ̀rọ̀ Olúwa pé àwa tí ó wà láàyè tí a sì kú lẹ́yìn dé àtiwá Olúwa bí ó ti wù kí ó rí kì yóò ṣáájú àwọn tí ó sùn nítorí Olúwa tìkara rẹ̀ yóò sọ̀kalẹ̀ láti ọ̀run wá tí ó ń ti ariwo pẹ̀lú ohun olórí àwọn áńgẹ́lì àti pẹ̀lú ìpè Ọlọ́run àwọn òkú nínú Kristi ni yóò sì kọ jíǹde nígbà náà ni a ó sì gba àwa tí ó wà láàyè tí ó sì kù lẹ́yìn sókè pẹ̀lú wọn sínú àwọsánmọ̀ láti pàdé Olúwa ní ojú ọ̀run bẹ́ẹ̀ ni àwọ̀ sì máa wà títí láé lọ́dọ̀ Olúwa nítorí náà ẹ máa fi ọ̀rọ̀ wọ̀nyí tu ara yín nínú.
2: This CLM Radio, the spiritual warfare is our concern.
1: Epistle ikini ti Paul Apostle si awon ara Thessalonica ori ikarun ṣugbọn ni ti akoko ati igba won ni ara eyin ko tun fe ki a ko ohunkohun si yin nitori pe eyin ti kara yin mo dajudaju pe ojo Oluwa n bo wa gege bi ole li oru nigba ti won ba n wi pe alaafia ati ailewo nigba naa ni iparun ojiji yoo de sori won gege bi irobi lori obinrin ti o loyun won ki yoo si le sala ṣùgbọ́n ẹ̀yin ara kò sí nínú òkùnkùn tí ọjọ́ náà yóò fi dé bá yín bí olè nítorí gbogbo yín ni ọmọ ìmọ́lẹ̀ àti ọmọ ọ̀sán àwa kìí ṣe ti òru tàbí ti òkùnkùn nítorí náà ẹ má ṣe jẹ́ kí a sùn bí àwọn ìyókù ti ń ṣe ṣùgbọ́n ẹ jẹ́ kí a máa ṣọ́nà kí a sì máa wà ní àìrè kọjá nítorí àwọn tí ń sùn a máa sùn ní òru àti àwọn tí ń mutí para a máa mutí para ní òru ṣùgbọ́n ẹ jẹ́ kí àwa bí a ti jẹ́ ti ọ̀sán máa wà ní àìrè kọjá kí a máa gbé ìgbàyà ìgbàgbọ́ àti ìfẹ́wọ̀ àti ìrètí ìgbàlà fún àṣeborí nitori Olorun yan wa ki se si ibinu sugbon si ati ni igbala nipasẹ Jesu Kristi Oluwa wa eni ti o ku fun wa pe bi a ba ji tabi bi a ba sun ki a le jumo wa laye pelu re nitori na e ma gba ara yin niyanju ki e si ma fi ese ara yin mule ani gege bi eyin ti n se sugbon awa n be yin ara lati mo awon ti n se laala laarin yin ti won si n se olori yin ninu Oluwa ti won si n kilo fun yin ki e si ma bu ola fun won gidigidi ninu ife nitori ise won ẹ sì máa wà ní àlàáfíà láàrin ara yín ṣùgbọ́n àwa ń bẹ̀ yín ara kí ẹ máa kìlọ̀ fún àwọn tí í ṣe aláìgbọràn ẹ máa tu àwọn aláìlọ́kàn nínú ẹ máa ran àwọn aláìlera lọ́wọ́ ẹ máa mú sùúrù fún gbogbo ènìyàn ẹ kíyèsí kí ẹnikẹ́ni kí ó má ṣe fi búburú san búburú fún ẹnikẹ́ni ṣùgbọ́n ẹ máa lépa èyí tí í ṣe rere nígbà gbogbo láàrin ara yín àti láàrin gbogbo ènìyàn ẹ máa yọ̀ nígbà gbogbo ẹ máa gbàdúrà ní àìsinmi ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run nínú Kristi Jésù fún yín. Ẹ má ṣe pa iná ẹ̀mí, ẹ má ṣe kẹ́gàn ìsọtẹ́lẹ̀, ẹ máa wádìí ohun gbogbo dájú, ẹ di èyí tí ó dára mú ṣinṣin, ẹ máa ta kété sí ohun gbogbo tí ó jọ ibi. Kí Ọlọ́run àlàáfíà ti kara rẹ̀ kí ó sọ yín di mímọ́ pátápátá, kí á sì pa ẹ̀mí àti ọkàn àti ara yín mọ́ pátápátá ní àìlábùkù ní ìgbà wíwá Olúwa wa Jésù Kristi. Olódodo ni ẹni tí ó pè yín tí yóò sì ṣe é. Ará, ẹ máa gbàdúrà fún wa, ẹ fi ìfẹnukonu mímọ́ kí gbogbo àwọn ará. Mo fi Olúwa mú yín búra pé kí a ka ìwé yìí fún gbogbo àwọn ará, kí orí ọ̀fẹ́ Olúwa wa Jésù Kristi tí ó wà pẹ̀lú yín. Àmì. Èyí ni òpin Epístẹ́lì kínní ti Pọ́ọ̀lù Apọ́sẹ́lì sí àwọn ará Tẹsalóníkà.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ lónìí wípé a tún péjọpọ̀ lẹ́sẹ̀ Jésù Kristi, olùkọ́ ńlá àti olùgbàlà wa. A ń bẹ̀bẹ̀ wípé bí a ti péjọ lónìí, ẹ̀mí àtọ̀run wá fún ara rẹ̀ tí í ṣe ẹ̀mí mímọ́ ti Ọlọ́run yóò kọ́ wa, yóò là wá lójú láti jẹ́ kí a rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kà, àti wípé kí ọwọ́ Ọlọ́run, ìka Ọlọ́run, kí ó kọ nǹkan wọ̀nyí sí òkan àyà wa, kí a ba lè gbé ìgbé ayé tí yóò tẹ́ Ọlọ́run lọ́rùn, kí a ba lè gbé ìgbé ayé tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹni bí ti inú Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa lórúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa láti ìwé Kólósè. Èyí ni Epístẹ́lì ti Pọ́ọ̀lù Apọ́sẹ́lì sí àwọn ará Kólósè. Orí kẹta, ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkọkànlá láńkà tí a sì fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. Mo bẹ̀ yín wípé kí olúkúlùkù wa kí ó máa ṣí Bíbélì wa bí a ti ń pe àwọn orí àti ẹsẹ̀ Bíbélì tí a ó máa kà. Mo sì ń gbàdúrà wípé kí Ọlọ́run ẹ̀mí ti kára rẹ̀ kí ó ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí fún wa ní kíkún, kí ìgbésí ayé wa kí ó ba lè bá ẹ̀rí tí a ń jẹ́ nínú Kristi kí ó ba lè bá a mu. Ó jẹ́ ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì fún wa lọ́pọ̀lọpọ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a fiyè sí àwọn nǹkan tí a ń gbọ́ kí a má bàa gbá wa lọ kúrò nínú wa nígbà kan. Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n nísinsìnyí, ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú, ìrunú, àránkan, ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín. Ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Ẹ̀yin sáà ti bọ́ ògbólógbó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú ìṣe rẹ̀. Ẹ sì ti gbé ọkùnrin titun nì wọ̀, èyí tí a sọ di titun ní ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa. Níbi tí kò lè sí Hélènì àti Júù, ìkọlà àti àìkọlà, aláìgbédè, ará Skitia, ẹ̀rú àti òmìnira. Ṣùgbọ́n Kristi lé ohun gbogbo nínú ohun gbogbo. Bí mo ṣe sọ tẹ́lẹ̀, àwọn ọ̀rọ̀ tí a kà wọ̀nyí, wọ́n jẹ́ ọ̀rọ̀ tí ó jinlẹ̀ púpọ̀. Wọ́n sì jẹ́ ọ̀rọ̀
3: ti o ti enu aposteli jade gege bi ati dari re lati odo emi mimo o fi eto igbala ti olorun se ti o si se asekun re ni ori oke Calvary nigba ti akan Jesu Christi ma gbelebo o fi kan won yi han fun wa o si je ke amo we pe bi abati di ti olorun we pe a o di eni titun awon iwa atijo ise atijo ogbologbo okunrin ni we pe a o bo sile a o si gbe okunrin titun wo bi abaso wi pe abo ogbologbo sile a si gbe titun wo Paul apostle bi emi olorun ti dari re o nse apejuwe fun wa ni ona ti igbe aye onigbagbo ti o le ye wa o nse apejuwe gege bi ati ma nwoso lara aro wi pe bi abati ji wi pe ohun kan lani lati se a o bo aso ogbologbo a o bo sile eyi ni ni aso ti a o le wo jade a o bo sile a o we bi abati we ti ara wa si ti mo a o si gbe aso titun wo aso titun yi bi abajade sita ni awon eniyan ni won ma fi mo iru ise ti a nse o sese bi abari omo ogun yo bo aso ti awon eniyan ma nwo yo bo sile yo gbe aso omo ogun wo tabi eni tin se olopa bi abari olopa ni gboro ohun ti a fi n da mo bi a o ti e pade e ri bi a o ti e moruko e bi a o ti e mo ile iwe to lo bi a o ti e mo igba to gbase olopa bi a ba ti ri ni gere ti a ti ri pelu aso ti o wo ati fi aso yi ati fi da mo awon elomiran boya won seso ni awon ile ise tabi won seso ni awon adugbo bi a ba ti ri aso ti won wo ni a ma mo we pe won je eni ti o je aseso tabi eso awon elomiran o sese ki o je wi pe ile ita ounje ni ita ni won ti nsise awon ti won tin sise ni iru be igba miran ni a ma ri won wi pe o ma ni iru aso ti won wo tabi awon dokita ti oyinbo bi e ba ri won pelu aso ti won wo a o ti mo we pe eni yi je dokita tabi elomiran we pe o je nurse tabi we pe enikan je agbebi eyi ni apere ti Paul apostle ti o nse fun wa wi pe awa papa o ye ki amo wa bi a ba njeri we pe ati di ti olorun bi a ba njeri we pe ati ba Jesu Christi pade bi a ba njeri we pe ati di eni igbala oni ijewo igbagbo wa yi ati eri ti a nje ti a nso fun awon elomiran o ye ki won ki o le mo wa nipa ohun ti a ti bo kuro ati eyi ti a tun gbe wo eyi o so nipa ti aso eyi ti a hun tabi eyi ti a ran ti a gbe wo eyi o so nipa awon akole ti awon eyan ma nko sori awon kada awon kekeke ti a ma le mo aya awon nkan ti a nso nipa re won je awon iwa tuntun eyi ti o je wi pe agbewo ki a to ma tesiwaju je ki n fi han o ninu oro olorun wi pe bi a ba nso nipa igbala bi a ba nso nipa iwa titun iwa mimo bi a ba nso nipa wi pe a ti ba olorun laja a ti dari ese iwaju wa opolopo igba ni bibeli ma nso gege bi eni ti o gbe aso wo nitori be ki o ye wa wi pe gba ti a ba nso oro igbala gba ti a ba nso oro iwa mimo o dabi eni wi pe a gbe aso titun wo bi a ba nso nipa iwa ti ko dara ati iwa ti eni ti ko mo olorun ohun ti a nso na ni wi pe iru eni be o ti ni aso ti ko dara gba ti o ba to olorun wa abo aso yi abo sile a wa gbe aso miran wo je ki n se apejuwe fun o ninu iwe woli isaiah ori kerin le ni ogota ori kerin le logota ese ikefa fi esi dara dara o gbogbo wa si dabi ohun aimo gbogbo ododo wa si dabi akisa elegbin gbogbo wa si re bi ewe aisededede wa si mu wa kuro bi afefe nihi ni anso nipa iwa awon ti ko lolorun iwa awon ti ko ti ni igbala iwa awon ti a ko ti wenu mo kuro ninu ase won o nso wi pe ododo ti won sogo ninu re ododo ti won gbekele ise ti owo won ti won simile wi pe yo gba won la o dabi akisa elegbin se oyi onisinsin wi pe bi aba ti je bi aba je ni ti ko mo olorun tele tele awon iwa ti ahu won dabi akisa elegbin ni waju olowa nitori be ni a fi so wi pe bi aba ba jesu pade akisa ti agbe wa ki a to wonu irere a o bo awon nkan wonyi bi elegbin a o bo won kuro a o ju won sonu a o gbe ohun titun ewo titun a o gbe won a o gbe won wo ye ki a tun wo apejuwe miran ninu luku luku orike dogun luku orike dogun a n wo lati ese ikokanlelogun omo na si wi fun pe baba emi ti dese si orun ati ni iwaju re emi ko si yele eni ti aba ma pe li omo re mo sugbon baba na wi fun awon omo odo re pe emu ayo aso wa kankan ki esi fi wo sori ohun ti o nso emu ayo aso wa kankan ki esi fi wo se omo wi pe eni ti an soro re yi ni an pe ni omo onina kuna nigba ti o de aso egbin lo wa lara re awon aso egbin won yi ni won se apejuwe ibinu ija irunu aran kan ati wi pe iru eni yi o kun fun ese popo popo sugbon bi o ti wa sodo olorun abo aso egbin abo kuro a wa fi aso ayo aso titun agbe wo je ki a pada si Isaiah ori ikokan leni ogota ori ikokan leni ogota ese ikewa emi o yo gidi gidi ninu olowa okan mi yo yo ninu olorun mi nitori o ti fi agbada wo mi o ti fi aso ododo bomi se ori nisinsin yi wo kini yi ohun ti olorun ba wa so oni wi pe bi abato olorun wa aso ogbologbo aso iwa atijo aso irin atijo aso ijeun atijo aso ise atijo a o bo won kuro a o si gbe aso titun aso ayo aso ododo a o gbe wo je ki a tun wo iwe ifihan iwe ifihan an toka si awon ese bibeli yi ki o ba le ye wa dara dara ohun ti an keko nipa re loni je ki a wo ifihan ori kokandinlogun lati ese ikeje e je ki a yo ki inu wa ki o si dun gidigidi ki a si fi ogo fun nitori pe igbeyawo odo agutan de aya re si ti muratan ohun ni a si fi fun pe ki o wo aso ogbo wiwe ti o funfun gbo nitori pe aso ogbo wiwe ni ni se ododo awon eniyan mimo se ori ohun ti a n so nihi bi abari obinrin kan ti a fe sin lo si ile oko bi obinrin yi bi o ba ti mura sile fun ojo igbeyawo awon aso ti o ti n wo tele tele awon aso ilosi aso ti o ti n lo ninu ile abo won kuro atun ara re se awe daradara a si wa mu aso titun igba miran a je aso ti o funfun gbo awo nigba ti o ba wo iru aso yi o mura sile lati lo pade oko re a n so fun awo pe bi ijo ti je iyawo odo agutan iyawo Jesu Christi awa ti a mura sile fun igbasoke awon eniyan mimo awati amura sile nigbati olori angeli yo funpe nigbati awon okuninu Kristi yo jiride nigbati a o gba wa soke lati lo pade olufe wa lati lo pade olugbala wa lati lo pade oluwa wa lati lo pade oluso agutan lati lo pade odo agutan eni ti o ko ese araye lo oni awa yi ni abo aso akisa ti atijo abo sile awa gbe aso miran wo aso ti o funfun gbo aso ti o nse apejuwe iwa mimo ti awon eniyan mimo nisisin yi o ye ki o ye wa ohun ti a n keko lori re loni ye ki a pada si Kolose ori keta o n so fun wa nipa awon ikoko meta ti o farahan ninu ohun ti a n keko yi ikini bibo ogbologbo okunrin ni sile pelu ise re ikeji awon iwa okunrin titun iketa idapo ati ajumosepo ninu isokan bi mo ti so tele won je eko ti o jinle eko ti o wa lati inu olorun eko ti emi olorun ti o nfe la oju wa si loni mo tun gbadura wi pe enikokan wa oye yo ye wa wi pe enikokan wa yo gbo ohun oluso agutan latoke wa ati wi pe bi ati ngbo a o dide lati se ohun ti olorun fe ka se lai fi ohun ko nfale lai jafara je ki a wo ikini bibo ogbologbo okunrin ni sile bi e wa kisa ti a fe gbe sonu bibo sile pelu awon ise ti atijo Kolose ori keta ese ikejo ati ese ikesan sugbon nisisiyi e fi gbogbo wonyi sile pelu ibinu irunu arankan oro odi ati oro etiju kuro li enu yin e ma se se poro fun eni keji yin eyin sa ti bo ogbologbo okunrin ni sile pelu ise re nihi ni olorun ti enu paul apostle so fun wa wi pe ohun ti a n pe ni igbala ohun ti a n pe ni idande ohun ti a n pe ni idariji ese tabi irapada wipe o je ohun ti o jinle pupo o si je ohun ti o ma mu iyipada nlanla ba igbesi aye wa o wa n so fun ni sugbon nisinsiyi gba ti paul apostle n so nisinsiyi o n so nipa igba kan ni igbesi aye awon ni igbesi aye awon ara Kolose igba kan ni igbesi aye onigbagbo nje nisinsiyi ti a n so nipa re kini o n toka si o n toka si wipe ati kuro ninu aye ati wa si ijoba olorun nisinsiyi ti ati wa si ijoba olorun o n toka si wipe ati kuro labe isakoso esu ati wa si abe isakoso jesu kristi olugbala wa o n so wipe sugbon nisinsiyi ti ati wa si abe akoso titun o n so nipa wipe ati kuro ninu okunkun ati bo sinu imole o wa n so fun a wipe nje nisinsiyi ti a wa ninu imole o n so wipe ati di oku si ese ati di aye si kristi ati ji iji ododo o wa n so wipe gba ti a ti kuro ni eni ti atijo ti a si ti wa nisinsiyi lati di titun ninu ero wa ninu kristi o ni oye ki a fi gbogbo awon nkan wonyi sile o wa n so o dabi ki awon ọlọpàá tabi ọga ọlọpàá ki o so fun ọlọpàá kan ti o sese gba ise boya o ri ọlọpàá iji laaro o wa si ori ila nibi ti won ti n to ki a ba le se ayewo won ki won ki o to jade lo si enu ise ọga ọlọpàá wa ri ọlọpàá ti o sese gba ise yi o wa ri wipe o wo aso to ti n wo tẹlẹtẹlẹ ko wo aso ti a fi da ọlọpàá mọ ni ọga ọlọpàá wa sọ pé ǹjẹ́ nísinsìnyí nígbà tí o ti darapọ̀ pẹ̀lú àwọn ọlọpàá ó yẹ kí o fi àwọn aṣọ wọ̀nyí sílẹ̀ kí o wọ aṣọ tuntun tí a lè fi dá ọmọ gẹ́gẹ́ bí ọlọpàá ṣe ohun tí mo ń sọ yé wa ó dára bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ èyí ni a fi ń sọ fún wa wípé kí a fi nǹkan wọ̀nyí sílẹ̀ àwọn nǹkan tí o fi wá hàn gẹ́gẹ́ bí ẹni ti àtijọ́ àwọn nǹkan tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ gbà tí a ti kúrò nínú ẹ̀ṣẹ̀ wa ki a fi ibinu ki a fi sile se ori awon elomiran bi won ba ji laaro oju afaro ada bi eni wo pe enikan se won latoju orun iyawo oni gbadun awon omo oni gbadun awon aladugbo won oni gbadun a ma be sini so pe kilode se bi ajosun lale ana ni ewo lo wa de toju yin faro kilo fa ibinu oni gba ti ati mo Jesu Christi oni ki a fi awon nkan won yi sile ka je ki yawo ko joroju wa nle ka je ki awon omo roju wa nle sugbon oko ti a fe ba soro boya a fe bere owo obe ni boya a fe lo soja ni tabi boya a fe so fun pe ah ikan ninu awon omo o ma da be ni pe on gbona die bi ati de waju oko ni ari pe oju oko faro a ti ri pe bo ti n se tele ni yi gba to so pe ohun ti gba Jesu ko si yi pada oni ki a fi ibinu sile o si ni ki a fi irunu sile awon elomiran bi a o ti soro meji meta won ti to to soke won ti foju gba o da bi eni wi pe ibinu irunu ojoba ni igbesi aye won awon elomiran laarin arakunrin si arakunrin arabirin si arabirin laarin awa ti ajo npe ara wa ni ara ninu oluwa kilode to je wi pe bi abati soro die elomiran ati fajuro elomiran ati wu elomiran a o ni le ba soro ati dabe arabirin kila so to bi yin ninu arakunrin se o si nkan o se ki se e ta sese so sile yi lo je ki oju yin faro be kilode o n so fun wa o ni bi abati bo ogbologbo okunrin ni sile pelu ise re kilo to n fa ibinu laarin awa omo olorun kilo n fa irunu laarin awon omo olorun kilo n fa aran kan bi abaso nkan o se se gege bi eniyan leran ara bi atile ti ni igbala nitori wipe ogbon wa ko to ti Jesu nitori pe imo wa ko to ti Jesu looto la yi okan wa pada a o yi ago ara wa pada ohun ti mo nso ni wipe bi abati ni igbala alaafia olorun awo nu okan wa iye olorun awo inu okan wa bi abati ni igbala ayo idariji aso ninu okan wa bi abati ni igbala a o ri wipe ero wa oro wa irin wa gbogbo nkan yo yi pada sugbon ranti bi tele tele ki atomo Jesu bi won ba gba wa leti adun wa die nisisin na bi amo Jesu bi won gba wa leti eti ti won gba wa yi adun wa nitori pe a o ti yi ara wa pada andro de ojo ajinde to je wi pe ipe yo dun a o yi ara wa pada nigba na ko se ohun ti won le se si ara ti o le dun wa sugbon nisisin yi okan lagbala emi wa loni yi pada ara wa o si wa bakan na sibe se o mo we pe bi igba ti aje alaigbagbo bi a ba ranso bi abere ba gun wa lowo adun wa nisisin na ti a ti di onigbagbo bi abere ba gun onigbagbo lowo adun onigbagbo nitori wi pe emi okan la yi pada lagbala ara bi abere ba gun ara onigbagbo a si ma dun sibe sibe o sese ti o je wi pe a nsoro laarin ara wa sugbon ohun ti a n so yi ki o dabi eni wi pe o fe gba odi lokan wa ki won so fun ki a ma binu o wi pe ki se wi pe a mo mo se nkan yi si wa nitori be ki a gboju fo nkan yi da bi a ba ti so be o ye ko tan lokan wa sugbon wi pe ko dun mi ko dun mi sugbon a se to n soro lori nkan ana ti o ye ki a ti gbagbe a se so pe lagbaja mi o ni nkan ba lagbaja se lagbaja ti a n daruko oji omo olorun awa papa aso pe aje omo olorun awa so wi pe a o ni nkan ba lagbaja se bi nkan de fun lagbaja boya o fe gbe yawo ni boya o fe sinku ni boya o fe ko omo jade ni ko so to le de kin de be mi o ni yoju si won nitori wi pe lagbaja nkan to se si mi a fi orun lati le pari e iru eni be ba o lo se je omo olorun o ni ki a fi ibinu sile ki a fi irunu sile ki a fi aran kan sile awa bi boya o ti dele oko ewo ati oko o se se ki o je wi pe oko se o se ese gbe nigba kan o so nkan ti o dara o se se ki o so nipa iya re tabi ki o so nipa baba re tabi ki o tile so oro kan si o lai kiye sara oro yi si dun o de gongo ara o wonu akiyemi ara re sugbon nigba ti nkan yi sele oko wa o wa ri wi pe nkan to nso ko dara o wa pe pe iyawo mi ma binu o ìṣù ni nítorí bẹ́ẹ̀ jẹ́ kí a gbàgbé mo ti gbàgbé tó bá délé ọkọ tí ó ti mọ̀ pé ilé ẹ̀kọ́ ni ilé ọkọ nítorí bẹ́ẹ̀ mi ò bínú ẹni tó lòun ò bínú yìí ṣùgbọ́n ó wá lọ ṣe ìpinnu wípé owó tèmi àti owó ọkọ kò sí nǹkan tó lè pàápọ̀ bó bá fowó sílẹ̀ láti jẹun gẹ́gẹ́ bí ò bá fi sílẹ̀ láti jẹun òun lè bí máa pa nítorí pé ibi tí mo gbọ́njú dé yìí mo mọ bí mo ṣe lè jẹun tébi ò ní pa mí irú ẹni bẹ́ẹ̀ ṣé kìí ṣe wípé a gbin nǹkan kan sínú tí a fi ń bínú tí a fi ń kórira ọkọ mo ti mọ̀ wípé gẹ́gẹ́ bí onígbàgbọ́ mi ò ní kọ́lẹ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́ mi ò lè jáwé fún wípé mo fẹ́ lọ fẹ́ ọkọ mìíràn ṣùgbọ́n nǹkan tí màá ṣe fún a ju ìkọ̀sílẹ̀ lọ kò dára bẹ́ẹ̀ bí a bá ti di onígbàgbọ́ ìbínú á kúrò ìrunú á kúrò àrán kọ̀ọ̀kan á kúrò ọ̀rọ̀ òdì kò tiẹ̀ yẹ ká gbọ́yìí sí onígbàgbọ́ àwọn aláìgbàgbọ́ aláìwà bí ọlọ́run ni wọ́n máa ń fi bíbélì ṣẹ̀fẹ̀ ni wọ́n máa ń ṣe yẹ̀yẹ́ wípé àwọn ògbà bíbélì o nítorí pé èyí tí a kọ sí bíbélì wọ́n máa ṣe yẹ̀yẹ́ nípa ohun tí a kọ sí bíbélì àwa tí a ti jẹ́ ọmọ ọlọ́run bíbélì mímọ́ yóò jẹ́ ohun ìyàsọ́tọ̀ ohun tí a gbé lárugẹ ohun tí ó jẹ́ wípé bí a bá ti ń ka ohunkóhun nínú rẹ̀ ni a ń tẹríba fún ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ tí ó ti di onígbàgbọ́ ọ̀rọ̀ òdì blasphemy kò tún sí lẹ́nu rẹ̀ mọ́ àti ọ̀rọ̀ ìtìjú ohun tí a ń pè ní ọ̀rọ̀ ìtìjú ni ọ̀rọ̀ àgálámàṣà ọ̀rọ̀ kò bákùn gbé ọ̀rọ̀ tí ó máa ń dàbí ẹni pé àwọn tinú ayé wọ́n máa ń rẹ́rìn sí ṣùgbọ́n tí ó jẹ́ ọ̀rọ̀ ìdọ̀tí ọ̀rọ̀ tí tini lójú ọ̀rọ̀ tí a kò gbọ́dọ̀ gbọ́ ní gbangba ṣé a mọ̀ wípé àwa tí a jẹ́ obìnrin ẹ ṣe gáfàrà fún mi bí àwọn aṣọ kan wà tí obìnrin máa ń lò tí a bá fọ̀ wọ́n tí ò yẹ kí a máa sá sí ìta gbangba nítorí pé ó jẹ́ ohun tí ó tini lójú bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀rọ̀ mìíràn wà ọ̀rọ̀ tí ó jẹ mọ́ ọ̀rọ̀ obìnrin ọ̀rọ̀ ọkùnrin ọ̀rọ̀ tí ó jẹ mọ́ ìṣepọ̀ láàrin ọkọ àti aya tàbí àwọn nǹkan mìíràn tí ò yẹ kí a máa gbọ́ ní ẹnu onígbàgbọ́ ní ìta gbangba ṣùgbọ́n gbà tí a bá rí àwọn ẹlòmíràn tí wọ́n sọ wípé àwọn jẹ́ onígbàgbọ́ ṣùgbọ́n tí wọ́n tún ń dápara tí wọ́n ń ṣẹ̀fẹ̀ àwọn tí wọ́n sì ń sọ yìí wọ́n jẹ́ ọ̀rọ̀ ìtìjú ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹsẹ̀ ìkẹsàn-án ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín àwọn ẹlòmíràn wọn ò mọ sáì dá wọn sọ wípé àwọn ti di onígbàgbọ́ bóyá wọ́n fẹ́ lọ sí ọjà aládùúgbò sì ń bèrè wípé arábìnrin níbo lẹ fẹ́ lọ tí n bá da lóhùn pé mo fẹ́ lọ sọ́jà ohun èyí tí ìbá fi lọ sọ́jà àti ẹ̀ a ní o gba owó yìí kó bá mi ra iyọ̀ wá látọjà gbà tí wọ́n ti ń lọ kò ṣàǹfààní kémi náà lọ torí bẹ́ẹ̀ tí n bá sòótọ́ fún wípé mo ń lọ sọ́jà iṣẹ́ tí ò yẹ kó rán mi ló máa rán mi á dàbí ẹni pé mo jẹ́ bọ̀yìí ẹrú rẹ̀ nítorí bẹ́ẹ̀ n ò ní sọ fún mo fẹ́ sáré dé ọ̀dọ̀ aládùúgbò mi ń bì ní ọjà ló ń lọ ó ní irú ẹni bẹ́ẹ̀ kò yẹ kí a máa sọ pé a jẹ́ onígbàgbọ́ kí a tún máa purọ́ fún ara wa ó ṣeéṣe kó jẹ́ obìnrin tó ti lọ́kọ ló fẹ́ lọ rí ìyá rẹ̀ bí ó bá sọ fún ọkọ pé baálé mi mo fẹ́ lọ rí ìyá mi o ọkọ lè sọ wípé ṣé bí o lọ ní ọ̀sẹ̀ tí ó kọjá ṣé ò sí nǹkan o nítorí bẹ́ẹ̀ a kàn ní aráalé bí baálé mi bá bèrè pé ńbo ni mo lọ ẹni mo sáré jáde díẹ̀ ń bẹ̀ yẹn mo fẹ́ lọ wo àwọn tí wọ́n wà ní ìdàpọ̀ ojú ilé mi irọ́ ló ń pa ó ń lọ sí ọ̀dọ̀ ìyá rẹ̀ tó bá sì dé tó bá sọ pé ẹ mà pẹ́ díẹ̀ ṣé wọn náà mọ̀ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ di onígbàgbọ́ yìí bàbá dọ̀dọ̀ wọn kò ṣeé dìde gírí nítorí pé ọ̀rọ̀ tí wọ́n ní sọ ọ̀rọ̀ náà ti pọ̀ púpọ̀ jù nítorí òun ló jẹ́ kí n pẹ́ ìrọ́ ló ń pa àwa tí a sọ pé a jẹ́ onígbàgbọ́ báwo la tún ṣe ń ba ìrọ́ lẹ́nu wa kò yẹ kó rí bẹ́ẹ̀ ó ní ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín ẹ̀yin sáà ti bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀ jẹ́ kí a wo Rómù orí kẹfà láti ẹsẹ̀ ìkẹfà nítorí àwa mọ èyí pé a kan ògbólógbò ọkùnrin wa máa gbélébò pẹ̀lú rẹ̀ kí a lè pa ara ẹ̀ṣẹ̀ run kí àwa má ṣe sin ẹ̀ṣẹ̀ mọ́ ohun kan náà ni èyí ń sọ fún wa nínú Éfésù orí kẹrin ẹsẹ̀ 22 pé ni ti iwa yin atijo ki eyin ki o bo ogbologbo okunrin ni sile eyi ti o di baje gege bi ife ku fe etan se oye oni sinsin yi okan na ni bibeli iba je kolose lati nka iba je romu lati loka iba je efesu lati nka okan na ni oro olorun eyi ni olorun fe aba wa ni ijo ni ilu eko nihin tabi ijo ni ilu ibadan tabi ijo ni ilu ibomiran oro olorun okan na ni eko oro olorun okan na ni je ki ntun so papa o sese se amo wi pe ki se dipa ni ijo kan soso ti o wa ni gbogbo aye o sese ki eyan ki o ma wa si dipa tabi ke elomiran ki o ma lo si ijo miran bi gbogbo wa bi abaje olooto si oro olorun eko kan na ni o ye ki gbogbo wa ki a ma ko ni nitori ori nisinsinyi ohun ti paul nso fun awon ara kolose ohun lo so fun awon ara efesu ohun lo so fun awon ara romu to ka ese ikeji le logun yi pe ni ti iwa yin atijo ki eyin ki o bo ogbologbo okunrin ni sile eyi ti o di baje gege bi ife ku fe etan ese iketa le logun ki ese di titun ni emi inu yin lati ese ikeji din logbon ki enitin jale ma se jale mo so ti gbo eni ti o ti wa ni iwa ki o ma fowora ki o ma fe ki o ma mu nkan ti elomiran o ni eni ti o ba tin se be tele tele ki o ma se be mo bi o ba ti ni igbala eita ori bi naira kan lori benchi ngba to wa si ilesin o si mu naira kan yi se o ro we pe o hu latori benchi ni o mo wi pe enikan lo gbagbe e sibe nitori be o ni ki eni tin jale tele tele ki o ma se jale mo eni to je wi pe tele tele ko ni se to nse o ba ji laaro gba to wa ni ti o wa to je ge bi alai gbagbo o ba ji laaro a ma ti oju le de oju le ni a ma ni ki le ri je nbe yen o kini kin je nbe yen o nkan to nse niyan ko ni se to nse ko lowo to le pa wole bi o ba ti di onigbagbo ewo ni onigbagbo tun lo lati oju le de oju le ki le ri je nbe yen o a o se bo iwa ogbologbo a o se bo sile tele tele gege bi alai gbagbo ohun ta ma nse ni pe a ma fese pale ni ibodo awon railway nitori o sese ibi te nikan tin sai to fe wo railway ki owo e ko jabo nitori be iru awon eniyan ti o je ole o ma nfese rale kaakiri ni ibodo ko lati wo nkan to bo se lowo awon elomiran lati ri he mata so pa ti di onigbagbo ko ye ki iru iwa be ki o tun wa ni igbesi aye wa ka to mo olorun ki a to mo jesu awa ti a je omo fun baba bi baba ba lo sita a ma lo to bo apo baba a ma lo to bo ibi to ko si boya a le ri bi adota kobo nbe tabi a le ri bi naira marun nbe a si mu awa ti a so pe a di onigbagbo nisinsin o ni awa ta njale tele tele ka ma tun jale mo o tun se ni laanu ki se nipa ti awon omode nikan eni ti o je iyawo tele tele ki o tun mo jesu bi oko ba ti jade a ma lo ye apo oko o a ma lo ye bi ti won kowo si ibi ton ko nkan miran ibi ti won ko awon iwe a ma lo ye wo boya je ri naira marun naira mewa bo se fowo fe tele tele ni yi gege bi elai gbagbo gba to wa so pe o ti di onigbagbo nje ko je nkan ti ju wipe sibe sibe o tun lo nye apo oko wo o tun lo nye ibi ti won ko nkan si wo boya wa ri naira marun bo ba si mo naira marun mewa yi o ke so fun oko re bawo ni o se le so wipe o ti di eni igbala o ni eni tin jale tele tele ki o ma se jale mo awa ti o je pe tele tele ibi ta tin sise ka to mo olorun bi abe fe gba aye isimi awon ti o ti ni yawo awon ti o loko won so pe awon ti gbe yawo eni ti o bi mo kan alon ti mo meta merin ki o ba le gba owo ju be lo nisinsin to so pe o ti di onigbagbo o ti isatunse o le to ja tele tele ti won fi sanwo le fun o tun se njale ba kan na loni ki a to di onigbagbo bi a ba de ibi se ni ago mesan a so pe a de ago se ni ago meje abo gba to wa tun so pe o ti di onigbagbo nje ki se be lo tun se nje ki se iru iwa be lo tun hu o no ye ki yi pada ki o wa o ye ki abo akisa elegbin ti atijo o ye ki abo won sile eni tin jale ki o ma se jale mo sugbon ki okunkun ma se laala ki o ma sise ki o ma fi owo re sise ohun ti o dara ki ohun ki o le ni lati pin fun eni ti o se alaini ese ikokandinlogbon e ma se je ki oro idibaje kan ti enu yin jade e ma se je ki oro idibaje kan ti enu yin jade ewo ni an pe ni oro idibaje oro ti o mu ore ofe lowo nigba ti oko ba n ba yawo re soro ti o ba dabi eni pe an ba eru soro nigba ti oko ba n pe iyawo ni oruko inagije ti o dara nigba ti oko ba n so oro ti o le je ki eyan porisan le ki o kudanu nigba ti o ba n so si iyawo re oro idibaje ni tabi nigba ti iyawo na ti o ba n so wi pe ma so fun to je pe aran ti ile ibi to n ti wa a mo wi pe emi o ki n se eni ti eniyan kan le se bi o ti won si gba ti iyawo ba di e se gafra fun mi ki n lo ede yi o dabi asa eni ti o gbeko eni ti o leko eni ti o mo olorun eni ti o mo jesu ti iyawo ba tun soro si oko lona ti o dabi eni wo pe oko a ma ro pe iru obirin wo ni mo gbe sile yi eni ti o dabi eni wo pe o lagbara ju mi lo oro po lenu iyawo ju ti oko lo eni ti awon eyan ma so wi pe iyawo e de die o e ma binu o e ma je ki oro yi ki o gbodi lokan oko yin o ko dara be oni nitori be oni ki oro idi baje kan ki o ma se jade lati enu wa sugbon iru eyi ti o dara fun eko ki o le ma fi ore ofe fun awon tin gbo e ma se se mu emi mimo olorun binu eni ti a fi se edidi yin di ojo idande gbogbo iwa kikoro ati ibinu ati irunu ati ariwo ati oro buburu ni ki a mu kuro lodo yin pelu gbogbo aran kan olorun ti ko opolopo nkan sile fun wa ti o je wi pe bi a ba n ka won bi a ba n bojuto won bi a ba n se won ile wa yo toro olorun ti fun wa ni opolopo ase opolopo ilana ti o je wi pe bi eni kokan wa bi a ba n ji laaro ti a n fi oro olorun se dingi ti a n wo ti a si n fi diwon igbesi aye wa alaafia yo wa ni idile wa bi abamo pe ki oko ti ko to ba iyawo soro wi pe a o gbodo ni iwa kikoro a o gbodo pon obirin yi loju a o gbodo fi ibinu ba iyawo lo a o gbodo fi irunu ba oko wa lo a o gbodo ni ariwo ninu ile wa se to je wi pe oko ati iyawo n soro atun gbo ni ile kerin ile karun won so pe lagbaja tun ti de o pe o fe lu iyawo e pa lose to koja won si lo won na lo church o won ka bibeli ju kini lo sugbon bon se ka bibeli to sibe sibe ija okuro ariwo okuro laarin won ko ye ko ri be oni gbogbo iwa kikoro ati ibinu ati irunu ati ariwo ati oro buburu ni ki a mu kuro lodo yin pelu aran kan e ma sore point ni keji yin eni iyonu e ma dariji ara yin gege bi olorun ninu kristi ti dariji yin oni ka ma dariji ara wa ninu ijo ka ma dariji ara wa ninu agbole ka ma dariji ara wa nibi ise ki a ma dariji ara wa pelu awa ati aladugbo ki a ma dariji ara wa gege bi olorun ninu kristi bi o ti dariji wa ye ki a se kia lo si ikori keji awon iwa okunrin titun e je wi pe awon nkan ogbologbo awon akisa egbin awon iwa atijo ki a ba won sile ki a ju won danu ki a ri wi pe iwa otun irin otun ki a ri wi pe won joba ni igbesi aye wa eyi ni o ye ki a se gege bi omo olorun wo kolose ori keta ese ikewa esi ti gbe okunrin titun ni wo esi ti gbe okunrin titun ni wo eyi ti a so di titun ni imo gege bi aworan eni ti o da esi ti gbe okunrin titun ni wo ohun ti a n so nihin a n so gege bi apejuwe bi eniyan se ma n woso nigba miran bi a ba ti ri enikan ti ati mo tele tele eni yi ki a to mo a ri wi pe irin to ma rin irin doti ni aso to ma nwo aso miran o le je aso ti enikan bun aso ti enikan fun aso yi o se se ki o ti ya die tabi ki o ti doti die o se se nitori eni yi ko ni imototo o ma rin irin doti baba ti e ti ri also ah lagbaja niyan bo ba je obirin ni ko je tun irun e se ko je fo enu laaro ko si je wo aso to dara bi a ba ti ri also ah lagbaja ni bi ti e ti ri niyan ba ti e fun laso eni irin doti koko lowo e sugbon eni yi ni ari wo pe boya o di onigbagbo bi o si ti di onigbagbo a o mo igba ti o di onigbagbo yi ati kuro ni adugbo ibi to ngbe ki se be nikan o wa ti loko olorun wa tun ti se lori to je wepe o ni oko ti o je ajeseku to ni die lowo o si tun wa ti ko iwa imototo eni yi nitori wepe o ti loko ati kon ni iwa imototo iyi pada ti de ni osose atun irun e se ni ojojumo aro amu ohun ti a fi nfonu a fo enu ati wepe aso to wa wo nisisin yi ni toto lo je aso ewon tun won si sugbon won je aso ti o je ki o wa ni imototo bi o ba tin bo lokere boya a o ti ri fun ebi odun kan tabi odun meji awari o je ni ti a o le damomo awa so wepe abi lagbaja ni abi lagbaja ko o tun wa tin yan fanda fanda awa duro atejumo o wa ki wa pe arabirin e ka ro atabi e ka san tabi e ka le o abi won ni abi won ko emi ni ki lo de so fun mi joko pe tan fun ba o ni nkan se yi pada o ki rin bayi ri o lolorun lo da mi lola olorun lo mu yi pada wa be na ni fun ni gbagbo be na ni fun ni gbagbo awa ti o je wi pe aso egbin akisa elegbin omo ni nokuna la je tele tele awa ti di iyawo Jesu Kristi awa ti ati dalola ti ati dariji awa ti ati mu egbin ti ati mu kuro ni igbesi aye wa ti Jesu to ati di olugbala wa ti Jesu ti o ti fi aso ododo wo wa ti Jesu ti o ti ko wa gege bi ati rin gege bi ati soro gege bi ati huwa gege bi ati se gege bi ati ba eni keji wa lo nigba ti a ba ri wa a dabi eni wepe a o ni le da wa momo nitori igbesi aye titun iwa otun yo wa si igbesi aye wa pe efesu le kan si efesu ori kerin ese ikerin le logun ki ese gbe okunrin titun ni wo eyi ti a da nipa ti olorun li ododo ati ni iwa mimo otito sori ikan na ni bibeli o nso fun wa o ni ki a di titun ki a di titun ki a be si ni rin irin otun ki a be si ni hu iwa otun ninu romu ori kejila romu ori kejila ese ikeji ki e ma se da ki e ma se da dara yin po mo aye yi sugbon ki e parada lati di titun ni ironu yin ki eyin ki o le ri idi ife olorun ti o dara ti o si se itewogba ti o si pe awon kan won yi won je ki o ye wa we pe olorun fe ki a dabi Jesu ni gbogbo ise wa ni oro enu wa ni ohun gbogbo ti a nso ti a nse ki a dabi Jesu Kristi nitori be o ye ki iye pada yi ki o farahan ni igbesi aye wa bi iye pada yi ba farahan ni toto kini ohun ti a o tun ri a o ri idapo ati ajumosepo ninu isokan je ki a lo si Kolose ori keta ese ikokanla Kolose ori keta ese ikokanla nibi ti ko le si Heleni ati Jew ikola ati aikola alaigbede ara skitia eru ati omnira sugbon Kristi le ohun gbogbo ninu ohun gbogbo nihin ni Paul tun ti wa nso nkan miran fun wa o je ohun ti a menuba lana ninu isin wa ti ojo aiku o nso fun wa wipe nigbati a ba ti ba olorun pade nigbati a ba ti di eniyan olorun eniyan mimo wipe okuta idigbolu tabi ogiri ikele ti o wa laarin wa wipe a o wo won pale o nso ni hi o fi awon nkan meji o fi won wera won o si nso fun a wi pe awon idabu ti o ti wa laarin awon kan meji won yi wi pe ati mo kuro lakoko o nso nipa ti heleni ati jew bi aban so nipa heleni eyi nso nipa awon greek

0: ẹ̀sìn mìíràn tí àwọn Jew tí wọ́n ṣe ṣíọ̀ sí wọn tí wọ́n sọ wípé wọn kò ṣe dáradára ó ní bí wọ́n bá ti mọ Jésù àti ẹni tó ti kọlà àti aláìkọlà wọn a di ìkan ó ní àwọn kan wà aláìgbèdè ó tún ní àwọn mìíràn wọn jẹ ara skitia wọn jẹ nǹkan méjì kì í ṣe ìkan náà aláìgbèdè lápá kan ara skitia lápá kejì ó ní àwọn wọ̀nyí bákan náà bí wọ́n bá ti mọ Jésù Kristi àwọn nǹkan tí ó dàbí ẹni wípé a fi yà wọ́n nípa tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ó mú wọn kúrò ó tún wá sọ nípa ẹrú àti òmìnira wípé àwọn tí ó ní òmìnira bóyá wọ́n ní iṣẹ́ ti ara wọn wọ́n ní ilé ti ara wọn kò sẹ́ni tí ó fún wọn sí abẹ́ ìsìnrú wọ́n ní òmìnira àwọn mìíràn tí wọ́n sì jẹ ẹrú nígbà tí wọ́n ti bá Jésù Kristi pàdé wọ́n di ọ̀kan náà èyí là ń sọ fún wa wípé bí a bá ti mọ Ọlọ́run wípé a ò ní máa fi ìyàtọ̀ sí àwọn kan tí wọ́n wá láti gúúsù tàbí àwọn tí wọ́n wá láti àríwá àwọn tí wọ́n wá láti ìlà oòrùn tàbí àwọn tí wọ́n láti ìwọ̀ oòrùn wípé Kristi yóò jẹ́ ohun gbogbo nínú ohun gbogbo kì yóò sí ìyapa kì yóò sí ìdàbò láàrin ẹnìkọ̀ọ̀kan wa àti nínú ẹnìkọ̀ọ̀kan wa gbogbo wa yóò fohùn ṣọ̀kan papọ̀ a ó ní Ọlọ́run kan Kristi kan olùgbàlà kan ẹ̀mí kan a ó máa ní ẹ̀kọ́ kan ìgbàgbọ́ kan a ó sì wà ní ìṣọ̀kan nínú Jésù Kristi èyí ni Ọlọ́run kọ wa lónìí nísinsìnyí ó yẹ kí a dìde dúró kí a sọ fún Ọlọ́run wípé àwọn ìwà àtijọ́ ìwà ògbólógbò ti àtijọ́ wípé ó yẹ kí a dágbére fún wọn pátápátá ó yẹ kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ di titun ní ìwà wa ní ìrìn ẹsẹ̀ wa ní ìwọṣọ wa pàápàá ní bí a ṣe ń bá ẹnì kọ̀ọ̀kan ẹnì kejì wa lò ó yẹ kí a di titun ní ohun gbogbo tí a ń ṣe kí a bọ́ àwọn ìgbà ògbólógbò àwọn ẹ̀kísà ẹlẹ́gbin ti àtijọ́ kí a bọ́ wọn kí a sọ wọ́n dànù kí a sì jẹ́ kí ìwà titun kí ó jọba ní ìgbésí ayé wa ó yẹ kí a gbàdúrà o sọ fún Ọlọ́run bá Ọlọ́run sọ̀rọ̀ ṣé àwọn nǹkan tí a ń dárúkọ wọ̀nyí ṣé wọ́n ṣì wà ní ìgbésí ayé rẹ ni èwo ni a tún ká àgbèrè mọ́ onígbàgbọ́ lọ́wọ́ tàbí ìwà èrí tàbí ìfẹ́ kò fẹ́ tàbí ìwà búburú ìfẹ́ búburú tàbí ìfẹ́ gbígbóná ẹnìkan sí ẹnìkejì tàbí ojú kòkòrò tàbí ohun mìíràn tí kò dára kí a tún máa ba lọ́wọ́ onígbàgbọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run gbàdúrà sọ fún Ọlọ́run ìwà ìmọtí ara ẹni nìkan ìwà ògbólógbò ti àtijọ́ ìwà tí ó ìjà àti ìrunú jẹ́ kí a sọ wọ́n dànù kí àwọn kan yìí kí ó kúrò ní ìgbésí ayé wa bí a bá jẹ́ olóòótọ́ bí a bá jẹ́ olóòótọ́ kí a sọ fún Ọlọ́run ó dájú yóò mú ìyípadà rere ìyípadà ọ̀tún bá ẹnìkọ̀ọ̀kan wa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ìsẹ̀lẹ̀ kejì ti Pọ́lù Apọ́stẹ́lì sí àwọn ará Tẹsalónìkà, orí ìkíní. Pọ́ọ̀lù àti Sílfánù àti Tìmọ́tíù sí ìjọ Tẹsalónìkà nínú Ọlọ́run Bàbá wa àti Jésù Kristì Olúwa. Orí ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Bàbá àti Jésù Kristì Olúwa. Iṣẹ́ wa ni láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo nítorí yín ará, àní gẹ́gẹ́ bí ó ti yẹ. Nítorí pé ìgbàgbọ́ yín dàgbà gidigidi àti ìfẹ́ olúkúlùkù yín gbogbo sí ara yín di púpọ̀ tó bẹ́ẹ̀ tí àwa tìkara wa ń fi yín ṣògo nínú ìjọ Ọlọ́run nítorí sùúrù àti ìgbàgbọ́ yín nínú gbogbo inú níbini àti wàhálà yín tí ẹ̀yin farada èyí tí ṣe àmì ìdájọ́ òdodo Ọlọ́run tí ó dájú kí a lè kà yín yẹ fún ìjọba Ọlọ́run nítorí èyí tí ẹ̀yin pẹ̀lú ṣe ń jìyà. Bí ó ti jẹ́ pé ohun òdodo ni fún Ọlọ́run láti fi ìpọ́njú gbẹ̀san lára àwọn tí ń pọ́n yín lójú àti fún ẹ̀yin tí à ń pọ́n lójú ìsinmi pẹ̀lú wa. Nígbà ìfarahàn Jésù Olúwa láti ọ̀run wá nínú ọwọ́ iná pẹ̀lú àwọn áńgẹ́lì alágbára rẹ̀ ẹni tí yóò san ẹ̀san fún àwọn tí kò mọ Ọlọ́run tí wọn kò sì gba ẹ̀yìn rere Jésù Olúwa wa gbọ́ àwọn ẹni tí yóò jìyà ìparun àìnípẹ̀kun láti iwájú Olúwa wá àti láti inú ògo agbára rẹ̀ nígbà tí ó bá dé láti jẹ́ ẹni àyìn lógo nínú àwọn ènìyàn mímọ́ rẹ̀ àti ẹni ìyanu nínú gbogbo àwọn tí ó gbàgbọ́ nítorí a ti gba ẹ̀rí tí a jẹ́ fún yín gbọ́ ní ọjọ́ náà nítorí èyí tí àwa pẹ̀lú ń gbàdúrà fún yín nígbà gbogbo pé kí Ọlọ́run wa kí ó lè kà yín yẹ fún ìpè yín kí ó lè mú gbogbo ìfẹ́ ohun rere àti iṣẹ́ ìgbàgbọ́ ṣe ní agbára kí a lè yin orúkọ Jésù Olúwa wa lógo nínú yín àti ẹ̀yin nínú rẹ̀ gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ Ọlọ́run wa àti ti Jésù.

ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe. Kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀. Andrew Deo.

Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa ti ń bẹ lọ́rùn adúpẹ́ lọ́wọ́ yín. Ó pé ẹ tún fún wa láǹfààní lẹ́ẹ̀kan sí láti péjọpọ̀ láti sìn yín. À ń bẹ̀bẹ̀ wí pé ìsìn wa tòní yóò jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ yín lórúkọ Jésù. A sì ń bẹ̀bẹ̀ wí pé bí a ó ti máa ka inú ìwé mímọ́ nísinsìnyí kí ọ̀rọ̀ yín kí ó ní ìtumọ̀ nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ẹ̀mí kí ó túmọ̀ ọ̀rọ̀ náà kí ó sì kọ́ sí tábìlì ọkàn ẹnì kọ̀ọ̀kan wa. Kí ẹ sì ṣàánú fún wa kí a lè fi ìlú ìparun sílẹ̀ láti jogún iyè tí kò nípẹ̀ kan. Lórúkọ Jésù Kristì Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú wa péjọ lónìí láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti sin Ọlọ́run, láti ní ìrẹ́pọ̀ àti ìfẹ́ Ọlọ́run tí a ń rú sókè nínú ọkàn wa. Kí Jésù kí ó tó fi ayé sílẹ̀ ni ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí ó sì sọ̀rọ̀ fún wọn nípa ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì. Bí ó sì ti ń sọ fún wọn ni ó ń gba ẹnìkan ọkàn wọn ní ìyànjú wípé ó yẹ kí wọn kí ó múra sílẹ̀. Ohun tí ó sọ fún wọn tí ó sì sọ fún àwa náà ni a fẹ́ gbéyẹ̀wò lónìí nínú Lúkù orí 17. Kí a wò láti ẹsẹ̀ 22. Lúkù orí 17 láti ẹsẹ̀ 22. Ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ọjọ́ ń bọ̀ nígbà tí ẹ̀yin yóò fẹ́ láti rí ọ̀kan nínú ọjọ́ ọmọ ènìyàn, ẹ̀yin kì yóò sì rí i. Níhìn-ín, ó ń bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ ní pàtàkì. Ó ti fi àwọn Farisí, àwọn akọ̀wé, àwọn Sadusí, ó fi wọn sí apá kan. Ṣùgbọ́n ó ń kin àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nílọ̀, àwọn tí ó ti di ẹni ìgbàlà, àwọn tí ó ti di àtúnbí. Ó ń jẹ́ kí wọn kí ó mọ̀ wípé òun wà pẹ̀lú wọn ní àkókò náà. Ṣùgbọ́n òun bọ̀ lẹ́ẹ̀kejì nínú ẹsẹ̀ 24. Bí ó sì ti rí lé ọjọ́ Noah, bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ ọmọ ènìyàn. Àwọn oúnjẹ, wọ́n mu, wọ́n ń gbéyàwó, wọ́n sì ń fa ìyàwó fún ni títí ó fi di ọjọ́ tí Noah wọ inú ọkọ̀ lọ, kíkún omi sì dé, ó sì run gbogbo wọn. Èyí jẹ́ kí ó yé wa wípé kí ìdájọ́ kí ó tó wá sórí ayé nígbà náà, àmú Noah àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ mẹ́ta àti ìyàwó ọmọ mẹ́ta, àmú wọn kúrò nínú ìparun náà, a sì pa wọ́n mọ́ sínú ọkọ̀ ìgbàlà. Èyí jẹ́ kí ó yé wa wípé kí gbogbo àjálù kí ó tó wá sí orí ayé yìí, èyí ni nígbà ìpọ́njú ńlá, a ó mú ìjọ Ọlọ́run, ìjọ tí a ti tún bí, ìjọ tí a wẹ̀nà mọ́, ìjọ tí a ti sọ ayé wọn di ọ̀tun. A ó mú wọn kúrò lórí ilẹ̀ ayé, a ó mú wọn lọ sí ọ̀run kí irú ìdájọ́ bẹ́ẹ̀ kí ó tó dé nínú ẹsẹ̀ 22. Gẹ́gẹ́ bí ó sì ti rí lé ọjọ́ Lọ́ọ̀tì, wọ́n ń jẹ, wọ́n ń mu, wọ́n ń rà, wọ́n ń tà, wọ́n ń gbìn, wọ́n ń kọ́lé. Ṣùgbọ́n lé ọjọ́ náà tí Lọ́ọ̀tì jáde kúrò ní Sódómù, òjò iná àti súlfúrò rọ̀ láti ọ̀run wá, ó sì run gbogbo ènìyàn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ náà tí ọmọ ènìyàn yóò farahàn. Èyí jẹ́ kí ó tún fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ lẹ́ẹ̀kejì wípé a kò pèsè àwọn ìjọsílẹ̀, àwọn àtúnbí, a kò pèsè wọn sílẹ̀ fún ìparun tó ń bọ̀ láti bá aráyé. Ṣùgbọ́n a pèsè wa sílẹ̀ fún ìgbàlà, ìgbàlà náà yóò sì jẹ́ tiwa lórúkọ Jésù. Ṣùgbọ́n bí ó ti ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn ló tún kì wọ́n nílọ̀ ló ń sọ fún wọn nínú ẹsẹ̀ 22. Ẹ rántí aya Lọ́ọ̀tì. Ó ń sọ fún wa pé kí a múra sílẹ̀, nítorí wípé a ní láti jẹ́ ẹni tí a ti rà padà, ẹni tí a ti gbàlà, ẹni tí a ti sọ di mímọ́, tí a ti sọ di ọ̀tun. Bí a bá fẹ́ ní ìpín nínú ìgbàsókè ìpalárada àwọn ènìyàn mímọ́, nítorí àtòkèrè lójú jíjìn ti mẹ́kún sun. Èyí jẹ́ wípé bí a bá fẹ́ bá Jésù lọ nígbà náà, ó yẹ kí a múra sílẹ̀. A sì sọ fún wa wípé kò sí ẹnikẹ́ni tó lè so ọjọ́ lókun. Èyí jẹ́ wípé àkókò kò dúró de ẹnikẹ́ni. Ohun tí ó bá yẹ kí a ṣe láti wà ní ìmúra sílẹ̀, a ní láti ṣe é kánkán. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ tí a ń kà nípa rẹ̀, ó ṣẹlẹ̀ sí obìnrin yìí, èyí aya Lọ́ọ̀tì, tí Jésù sọ fún wa wípé kí a rántí rẹ̀. Ẹ̀kọ́ àti ìkìlọ̀ tí Jésù ń fún ìjọ,
o fun gbogbo wa lapapo o fun awon ijo lakoko na o si fun awon ijo ni akoko ti wa yi o so fun awe pe enikeni ti o ba ni eti ki o gbo koko meta ni o yewo ninu ohun ti an ko loni ikini anfani alailegbe anfani alailegbe ikeji aigboran ati aigbagbo aigboran ati aigbagbo iketa adanu ayeraye adanu ayeraye ikini anfani ailegbe ti ayalochi ni ikeji aigboran ati aigbagbo ayalochi iketa adanu ayeraye fun ayalochi ki o le ye wa dara dara awon anfani alailegbe awon anfani alailonka ti ayalochi ti o ni sibe sibe ti ko mu awon anfani won yi lo sugbon ti o die ni iparun ti o die ni igbe ti o die ni ti o nlo ayeraye ni orun apadi a ma wo iwe mimo lati genesis ori kejila genesis ori kejila ki a le ri we pe bi awa na bi a ti ni anfani lati gboro igbala be ni o na ni o ni anfani lati gbo oro igbala ati lati sakuro ninu iparun sodomo ati gomora sugbon o ko mu anfani na lo Genesis ori kejila lati ese ikerin Genesis ori kejila lati ese ikerin nihi ni ati nwo nigbati a pe Abraham ti Abraham si se igboran si Olorun ti o si jade sugbon ki a wo awon ti o ba jade ese ikerin be li Abraham lo bi Oluwa ti so fun lo ti si ba lo Abraham si je eni arundinlogorin odun ni igbati o jade ni Harani yin so fun awe pe Lot wa pelu re awon idile Lot si wa nibe pelu ni ese ikarun Abraham si mu Sarai ayare ati Lot omokunrin re ati gbogbo ini won ti won kojo eniyan gbogbo lara awon eniyan gbogbo won yi ni aya Lot wa pelu ti won si ti won ri ni Harani won si jade lati lo si ile Kenani ni ile Kenani ni won si wa si Abraham si la ile na koja lo si ibi ti a npe ni Shechem si gbe more si si bo more awon ara Kenani si wa ni ile na ni igba na Oluwa si fi ara han fun Abraham o si we pe iru omo re ni emi o fi ile yi fun nibe ni o si te pepe fun Oluwa o si ti o ti ran ti o ti fi ara han nihi ari wi pe Abraham o je eni ti o sin Olorun sugbon o ti a fe ki o ye wa ni wi pe bi o ti te pepe bi o ti n gbadura bi o ti n sin Olorun alaye Lot ati aya re pelu won wa nibe ati le so fun a wi pe nigba kan won ko Lot ati awon aya ati aya re ati awon eniyan re ati ohun gbogbo ti o wa ninu Sodomo ako won leru eyi Abraham yi kan na lo tun lo lati je iranwo lati ko won pada ni oko ero ti ako won lo ninu Genesis ori ikerinla ese ikerindinlogun bi ati nka ki o ma fi okan ba lo ki o si mo awon anfani ti aya Lot ni sugbon ti ko mulo ninu Genesis ori ikerinla ese ikerindinlogun o si gba gbogbo ero na o si gba Lot arakunrin re pada pelu ero re ati awon obinrin pelu la awon obinrin won yi ni aya Lot ati awon eniyan ni akoko yi ninu ese ikeji ni logun Melchisedeki oba Sodomo si mu onje ati oti waini jade to wa o si ohun a si ma se alofa Olorun oba oba ogo tabi oga ogo nihi ni a nso fun wa wipe nigbati Melchisedeki ti o pade Abraham to si fun ni onje ati oti waini aya Lot yi kan na o wa nibe o ri ohun gbogbo ti a nse bi ko ba tile si nibe o ye ki oko re oko Lot yi ki o royin fun awon ti oju ohun ri ati awon ti won ba pade ati bi Melchisedeki eni ti a da ni irisi ni aworan ni apere omo Olorun omo alade alaafia nitori pe a pe Melchisedeki fun re ni oba Salem e je oba alaafia ti o se apere ti o n duro fun
omo alade alafia Jesu Christi ninu Genesis ori ikokandilogun Genesis ori ikokandilogun ese ikini awon angeli meji si wa si Sodomu li ashale Lot si joko li enobode Sodomu bi Lot si ti ri won o dide lati ipade won o si dojubole nihi ni ari awon angeli meji ti o wa si Sodomu won ni ise kan ti aran won eyi ni lati pa Sodomu on Gomorrah run sugbon gege bi ore ofe Olorun gege bi farahan Olorun fun Lot ati ara ile re o je ki Lot ki ori won o si gba won wole ninu ese iketa o si ro won gidigidi won si ya si won si yato won si wo inu ile re o si se ase fun won o si de akara alaiwo fun won won si je eje ki o ye wa wi pe aya Lot pelu o je ranwo lati wa onje lati se onje fun awon angeli wonyi won si je wo iru anfani ti obirin yi ni ki won to sun ni ojo na bi o ba je ni ti nka bibeli o mo wi pe awon ara ilu na won de won so wi pe won fe mo awon okunrin meji wonyi sugbon won fa Lot wole nibi ti won ti ni ariyanjiyan won si bo ifojulu awon ara Sodomu ise iyanu yi ni aya Lot ri nikeyin ni aso fun awe pe awon angeli won di won lowo mu won di Lot lowo mu won di aya re lowo mu ati awon bi won mejeje wo pe ki won ki o jade ki won ki o si sa asala fun emi won bi a ba fe so ni ikokan o ye ki a mo awon anfani ti o wa fun aya Lot ikini o jeun ti ati menuba sugbon ki a wo ni ikokan lo aya Lot je eni ti o mo Abrahamu Abrahamu ni a pe ni ore Olorun ati baba igbagbo o si ri bi Abrahamu ti tepepe ti o si Olorun alaye sugbon sibe sibe obirin yi ko mu ipinu bi o ti le ri eni ti nsin Olorun bi o ti le ri eni ti o ti ko awon orisa sile ti o nso Olorun alaye ipinu kan ko si ninu re we pe bi Abrahamu bi o ti nse ohun na papa ohun fe se be a so we pe ni ikeji nigbati Melchizedek oba alaafia ti o ni afijo pelu omo alade alaafia nigbati o pade Abrahamu yo fun ni onje ati oti wine ije apere pe Jesu o fun ani ara re ati eje re lati gba wahala e si je apere o ti ijo man se loni we pe a man je onje fun iranti ara Jesu Christi ti abo fun eni kokan wa a si ma mu wine pelu ni akoko onje ale Oluwa lati se iranti iku Jesu eyi ni aya Lot ri o wa nibe nigbati gbogbo nkan won yin sele sibe sibe ko fi ara re fun Olorun iketa ori awon angeli awon angeli meji wonyi won ti le lo oru ojo kan ninu ile won o si gbo eko ati ikilo lenu won sugbon sibe sibe o se gbe ikerin o mo daju wi pe orun rere nbe nitori awon alejo ti won gba lale na eje awon angeli wonyi won ki se ara ile awon Abrahamu tabi Lot won ki si gbe Sodomu tabi Gomorrah won o si ni ile aye sugbon lati orun le ati ran won wa awon alejo lati orun wonyi won si be won wo won si so fun wi pe ojo ina ojo idajo yo ro sori Sodomu on Gomorrah sibe sibe obirin yi ko taji ninu orun emi ti o sun lati ni igbala Olorun ikarun ori ise ami ori ise iyanu ti awon angeli wonyi se ni Sodomu ko salaye mo pe Olorun ran won lati mu idajo wa sori awon elese ninu Sodomu ikefa o gbo iwaasu Lot nigbati Lot jade lo ti o n so fun awon ara ile re we pe e jade nitori we pe Oluwa so pe oun pa oun yo pa ebi irun ikeje awon angeli Olorun won yi won di lowo mu lati fa jade kuro ninu iparun sibe sibe obirin yi ko mu ipinu lati le je ti Olorun ati lati le se ohun ti o ye lati se ikejo Oluwa saanu fun o si fi ona igbala han sibe obirin segbe sugbon ki se ebi Olorun ebi ti re ni eyi ni a pe ni afowofa eru omo lanke wipe ohun fara re lo fowofa ti o fi segbe sugbon ki se aya Lot nikan a ri wipe amo Israeli pelu iru iha bee ni won ko si awon anfani ti won ni
ninu Isaiah ni ati nka ori karun ese ikerin Isaiah ori karun ese ikerin nihi ni Olorun ti ran awon mo Israeli ti wo pe ohun ti se ohun gbogbo ti o ye ki ohun ki o se lati je iranwo fun ati lati ri wo pe won ni igbala lati je ki won so eso ti o ye Isaiah ori karun ese ikerin o ni kini aba se si ogba ajara ini awon mo ile Israeli kini aba se si ogba ajara mi ti emi ko ti se ninu re nigba ti mo wo pe iba so eso e se ti o fi so eso kikan nihi ni atero we pe olorun o npe awon mo Israeli won ni nija we pe ohun ti se ohun gbogbo ti o ye ki a se ki won ki o le ni alaafia ki won ki o le ni iye ki won ki o le ni igbala olorun o ni sugbon kaka ki won ki o so eso to dara eso kikan ni won so ninu Johanu orike dogo Johanu orike dogo ni Jesu ni o tin fi eso yi kan na kan awon mo Israeli ni akoko ti re Johanu orike dogo ese ikeji le logo iba se pe emi ko ti wa ki iba se pe emi ko ti wa kinsi ti ba won soro won iba ti li ese sugbon nisisiyi won di alairiwi fun ese won iye so fun awe pe Jesu se ohun to ye ko se o wa su o se ise iyanu o mu ala

kí ó má bàa dé bá ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Nísinsìnyí a ń lọ sí ipa kejì tí a pè ní àìgbọràn àti àìgbàgbọ́ aya Lọ́ọ̀tì. Nítorí a sọ fún wọn ohun tí ó yẹ kí wọn kí ó ṣe. A sọ fún wọn irú ìmúrasílẹ̀ tí wọ́n ní láti múra sílẹ̀. A sọ fún wọn irú ọ̀nà tí ó yẹ kí wọ́n rìn kí wọn kí ó lè rí iyì àìnípẹ̀kan. Ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé obìnrin yìí ó gbọ́ ṣùgbọ́n kò gbà, ó mọ ọ̀nà ṣùgbọ́n kò gba ọ̀nà ìgbàlà tí a tọ́ka sí fún un, tí a sì pèsè sílẹ̀ fún ẹbí rẹ̀. Nínú Genesis lè àti ń kà á lẹ́ẹ̀kan sí i láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Genesis orí kọkàndínlógún ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Nígbà tí ọ̀yẹ́ sì ń là, nígbà náà lè àwọn áńgẹ́lì náà lé Lọ́ọ̀tì ní eré wípé dìde mọ aya rẹ àti àwọn obìnrin rẹ méjèèjì tí ó wà níhìn-ín kí ìwọ kí ó má baà parun, kí ó má baà run nínú ìyà ẹ̀ṣẹ̀ ìlú yìí. Nígbà tí ó sì ń lọ́ra, àwọn ọkùnrin náà nawọ́ mú un lé ọwọ́ àti ọwọ́ aya rẹ̀ àti ọwọ́ ọmọbìnrin rẹ̀ méjèèjì. Olúwa ṣàṣàánú fún un, wọ́n sì mú un jáde, wọ́n sì fi sẹ́yìn odi ìlú. Ó sì ṣe nígbà tí wọ́n mú wọn jáde sẹ́yìn odi tán lì ó wípé sàásálà fún ẹ̀mí rẹ, má ṣe wo ẹ̀yìn rẹ, má ṣe wo ẹ̀yìn rẹ, bẹ́ẹ̀ ni kí ìwọ kí ó má ṣe dúró ní gbogbo pẹ̀tẹ́lẹ̀. Sàásálà lọ sórí òkè kí ìwọ kí ó má bàa ṣègbé. Níhìn-ín ni a rí ìkìlọ̀ àti ọ̀nà àbáyọ tí a pèsè fún Lọ́ọ̀tì, aya rẹ̀ àti àwọn ọmọ méjì tí ó wà lọ́dọ̀ wọn. Ṣùgbọ́n kí ni a rí tí obìnrin yìí ṣe ní ipa àkọ́kọ́ ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n? Genesis orí kọkàndínlógún ipa àkọ́kọ́ ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Ṣùgbọ́n aya rẹ̀ bojú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀. Èyí ni ìkìlọ̀ tí a ti fún wọn wípé wọn kò gbọdọ̀ bojú wo ẹ̀yìn. Ṣùgbọ́n níhìn-ín aya rẹ̀ bojú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀. Kí ni àwọn nǹkan tí a rí tí ó ṣe kó pa obìnrin yìí? Kí ni àwọn nǹkan tí a rí tí ó gba ìgbàlà lọ́wọ́ rẹ̀? Kí ni àwọn nǹkan tí a rí tí ó jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé ó ti jáde kúrò nínú Sodomu òun Gomorrah, síbẹ̀ kò dé ibi tí a pèsè sílẹ̀ fún wọn? Ohun mẹ́fà la rí. Ìkíní, àìgbọràn. Bí a bá fẹ́ dé ìlú ọ̀run, bí a bá fẹ́ bá Jésù jọba, bí a bá fẹ́ mọ ìgbà tí yóò dé tàbí kí a wà ní ìmúrasílẹ̀, a ní láti gbọ́ràn. Nítorí wípé ohun tí ó ṣe kó pa obìnrin yìí ni àìgbọ́ràn. Ìkejì ni àìgbàgbọ́. A ti sọ fún wọn, ṣùgbọ́n ọkàn rẹ̀ kò gbàgbọ́ nínú ohun tí Ọlọ́run ń sọ, nínú ohun tí a sọ láti ẹnu àwọn áńgẹ́lì. Kò yà wá lẹ́nu nígbà náà. Bí ó bá ṣe é ṣe fún obìnrin yìí láti ṣàìgbọ́ràn sí ọ̀rọ̀ tí áńgẹ́lì sọ, kò yà wá lẹ́nu wípé àwọn ẹlòmíràn wọ́n máa ń ṣe àìgbọ́ràn sí ọ̀rọ̀ tí wọ́n ń gbọ́ lónìí. Ìkẹta ni àìkanisí. Bí ó bá jẹ́ wípé aya Lọ́ọ̀tì ó ka àwọn áńgẹ́lì wọ̀nyí sí, ó dájú wípé yóò mú ọ̀rọ̀ wọ̀nyí tí a ti sọ fún yóò mú sí ọkàn rẹ̀. Ìkẹrin, àìbẹ̀rù Ọlọ́run. Nítorí wípé ó mọ̀ àwọn áńgẹ́lì tí a rán wọ̀nyí wọ́n jẹ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run. A sì sọ fún wọn wípé kí wọn kí ó pa Sodomu òun Gomorrah run. Àwọn áńgẹ́lì ti sọ fún wọn wípé Ọlọ́run ni ó rán wa. Ìdájọ́ ti dé, ìparun ti dé, òpin ti dé fún àwọn Sodomu àti Gomorrah. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a rí wípé obìnrin yìí kò náání, kò sì bẹ̀rù, nítorí wípé ó ṣàìgbọràn sí ohun tí a sọ wípé kí ó má ṣe. Ìkarùn-ún, àìfẹnipeni. A máa ń sọ fún wa wípé àìfẹnipeni ni ó mú kí ara oko sán ìbàntẹ́wọ̀lú. Èyí ni wípé bí obìnrin yìí bí ó bá ní nǹkankan lọ́kàn wípé àwọn tí ó sọ̀rọ̀ wọ́n ju ènìyàn lọ, àwọn tí ó sọ̀rọ̀ ìránṣẹ́ látòkè wá, ìránṣẹ́ látọ̀run wá ni, àti wípé wọ́n lè lọ́wọ́ mú, wọ́n sì fà wọ́n jáde. Wọ́n ń sọ fún wa wípé kí wọn kí ó jáde, ṣùgbọ́n àìfẹnipeni. Kí a máa fi ojú wo àwọn ènìyàn bíntín, kí a sì máa fojú wo ẹ̀kọ́ tàbí ìkìlọ̀ tí à ń fún wa, kí a máa fojú wo bí ẹni wípé kò jẹ́ nkankan. Òun ló ṣe kó pa obìnrin yìí. Ìkẹfà ni àìní ìpinnu. Bí ó bá jẹ́ wípé obìnrin yìí ní ìpinnu láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, láti kọ ẹ̀ṣẹ̀ búburú sílẹ̀, láti kọ Sodomu àti Gomorrah sílẹ̀, àjálù tí ó débá, ìbámá ti débá ní ìgbà

0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìpìsílẹ̀ ìkejì tí Paul Apostle sí àwọn ará Thessalonica orí ìkejì. Ṣùgbọ́n àwa ń bẹ̀ yín ara nítorí ti wíwa Jésù Kristi Olúwa wa àti ti ìpéjọ wa sọ́dọ̀ rẹ̀. Kí ọkàn yín kí ó má ṣe tètè mì tàbí kí ẹ má ṣe jáyà yálà nípa ẹ̀mí tàbí nípa ọ̀rọ̀ tàbí nípa ìwé bí láti ọ̀dọ̀ wa bí ẹni pé ọjọ́ Olúwa dé. Ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni tàn yín jẹ lọ́nàkọnà nítorí pé ọjọ́ náà kì yóò dé bí kò ṣe pé ìyapa nìbá kọ́ dé kí a sì fi ẹni ẹ̀ṣẹ̀ ẹni hàn tí í ṣe ọmọ ìgbé ẹni tí ń ṣòdì tí ó sì ń gbé ara rẹ̀ ga sí gbogbo ohun tí à ń pè ní Ọlọ́run tàbí tí à ń sìn tó bẹ́ẹ̀ tí ó jókòó ní tẹ́ḿpìlì Ọlọ́run tí ó ń fi ara rẹ̀ hàn pé Ọlọ́run ni òun. Ẹ̀yin kò rántí pé nígbà tí mo wà lọ́dọ̀ yín mo ń sọ nǹkan wọ̀nyí fún yín àti ní ìsinsìnyí ẹ̀yin mo ohun tí ó ń ṣe ìdènà kí a lè bá a fi hàn ní àkókò rẹ̀. Nítorí pé ohun ìjìnlẹ̀ ẹ̀ṣẹ̀ ti ń ṣiṣẹ́ ná, kìkì pé ẹnìkan wà tí ń ṣe ìdènà ní ìsinsìnyí títí a ó fi mú un ti ọ̀nà kúrò. Nígbà náà ni a ó sì fi ẹ̀ṣẹ̀ ẹni hàn, ẹni tí Olúwa yóò fi èémí ẹnu rẹ̀ pa tí yóò sì fi ìfihàn wíwà rẹ̀ sọdí asán. Àní òun ẹni tí wíwà rẹ̀ yóò rí gẹ́gẹ́ bí iṣẹ́ Sátani pẹ̀lú agbára gbogbo àti àmì àti iṣẹ́ ìyanu èké àti pẹ̀lú ìtànjẹ àìṣòdodo gbogbo fún àwọn tí ń ṣègbé nítorí tí wọn kò gba ìfẹ́ òtítọ́ tí a bá fi gbà wọ́n là. Àti nítorí èyí Ọlọ́run rán ohun tí ń ṣiṣẹ́ ìṣìnà sí wọn kí wọn kí ó lè gba èké gbọ́ kí a lè ṣe ìdájọ́ gbogbo àwọn tí kò gba òtítọ́ gbọ́ ṣùgbọ́n tí wọ́n ní inú dídùn nínú àìṣòdodo. Ṣùgbọ́n iṣẹ́ wa ni láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo nítorí yín ará olùfẹ́ nípa ti Olúwa nítorí láti àtètè kọ́ṣe ni Ọlọ́run ti yàn yín sí ìgbàlà nínú ìsọdí mímọ́ ẹ̀mí àti ìgbàgbọ́ òtítọ́ èyí tí ó ti pè yín sí nípa ìrere wa kí ẹ̀yin kí ó lè gba ògo Jésù Kristi Olúwa wa. Nítorí náà ará ẹ dúró ṣinṣin kí ẹ sì di ẹ̀kọ́ wọn ni mú tí a ti fi kọ́ yín yálà nípa ọ̀rọ̀ tàbí nípa ìwé wa. Ǹjẹ́ kí Jésù Kristi Olúwa wa ti kara rẹ̀ àti Ọlọ́run bàbá wa ẹni tí ó ti fẹ́ wa tí ó sì ti fi ìtùnú ẹ̀ nípẹ̀kun àti ìrètí rere nípa orí ọ̀fẹ́ fún wa kí ó tu ọkàn yín nínú kí ó sì fi ẹsẹ̀ yín múlẹ̀ nínú iṣẹ́ àti ọ̀rọ̀ rere gbogbo. Ìpìsílẹ̀ ìkejì ti Paul Apostle sí àwọn ará Thessalonica orí ìkẹta. Lákòótán ará ẹ máa gbàdúrà fún wa kí ọ̀rọ̀ Olúwa lè máa sáré kí ó sì jẹ́ àyìn lógo àní gẹ́gẹ́ bí ó ti rí lọ́dọ̀ yín àti kí a lè gbà wá lọ́wọ́ àwọn aṣòdì àti àwọn ènìyàn búburú nítorí pé kì í ṣe gbogbo ènìyàn ni ó gbàgbọ́ ṣùgbọ́n olódodo ni Olúwa ẹni tí yóò fi ẹsẹ̀ yín múlẹ̀ tí yóò sì pa yín mọ́ kúrò nínú ibi. Àwa sì ní ìgbẹ́kẹ̀lé nínú Olúwa ní tiyín pé nǹkan wọn ni tí a pa láṣẹ fún yín ni ẹ̀yin ń ṣe tí ẹ ó sì máa ṣe kí Olúwa kí ó sì máa tọ ọkàn yín sínú ìfẹ́ Ọlọ́run àti sínú sùúrù Kristi. Àwa sì pàṣẹ fún yín ará ní orúkọ Jésù Kristi Olúwa wa kí ẹ̀yin kí ó yẹra kúrò lọ́dọ̀ olúkúlùkù arákùnrin tí ń rìn ṣegeṣege tí kì í ṣe gẹ́gẹ́ bí ìlànà tí wọ́n ti gbà lọ́wọ́ wa nítorí ẹ̀yin ti kara yín mọ̀ bí ó ti yẹ kí ẹ̀yin náà farawé wa nítorí àwa kò rìn ṣegeṣege láàrin yín bẹ́ẹ̀ ni àwa kò sì jẹ oúnjẹ ẹnikẹ́ni lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n nínú aápọn àti làálàá ni à ń ṣiṣẹ́ lọ́sàn-án àti lóru kí àwa kí ó má bàa dẹ́rùba ẹnikẹ́ni nínú yín. Kì í ṣe pé àwa kò ní agbára ṣùgbọ́n àwa ń fi ara wa ṣe àpẹẹrẹ fún yín kí ẹ̀yin kí ó lè máa farawé wa nítorí nígbà tí àwa ti lè wà pẹ̀lú yín èyí ni àwa pa láṣẹ fún yín pé bí ẹnikẹ́ni kò bá fẹ́ ṣiṣẹ́ kí ó má ṣe jẹun nítorí àwa gbúrò àwọn kan tí ń rìn ṣegeṣege láàrin yín tí wọn kò ń ṣiṣẹ́ rárá ṣùgbọ́n wọ́n jẹ́ atọ́jú ilé kiri. Ǹjẹ́ irú àwọn ẹni bẹ́ẹ̀ ni àwa ń pàṣẹ fún tí a sì ń rọ̀ nínú Olúwa Jésù Kristì pé kí wọn kí ó máa fi ìwà pẹ̀lẹ́ ṣiṣẹ́ kí wọn kí ó sì máa jẹ oúnjẹ àwọn tìkára wọn. Ṣùgbọ́n ẹ̀yin ará ẹ má ṣe ṣàárẹ̀ ní rere ṣe bí ẹnikẹ́ni kò bá sì gba ọ̀rọ̀ wa gbọ́ nípa ìwé yìí ẹ sàmì sí Olúwa rẹ̀ kí ẹ má sì ṣe bá a kẹ́gbẹ́ kí ojú kí ó lè tì í síbẹ̀ ẹ má ṣe kà á sí ọ̀tá ṣùgbọ́n ẹ máa gbà á níyànjú bí arákùnrin. Ǹjẹ́ kí Olúwa àlàáfíà tìkára rẹ̀ máa fún yín ní àlàáfíà nígbà gbogbo lọ́nà gbogbo kí Olúwa kí ó pẹ̀lú gbogbo yín. Ìkíni èmi Paul láti ọwọ́ ara mi èyí tí ṣe àmì nínú gbogbo ìwé bẹ́ẹ̀ ni mò ń kọ̀wé oore ọ̀fẹ́ Olúwa wa Jésù Kristì kí ó wà pẹ̀lú gbogbo yín àmì. Èyí ni òpin ìpìsílẹ̀ ìkejì ti Paul Apostle sí àwọn ará Thessalonica.
0: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ìpìsílẹ̀ ìkíní ti Paul Apostle sí Timotheo orí ìkíní. Paulu Apostle Kristi Jesu gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run olùgbàlà wa àti Kristi Jesu ìrètí wa sí Timotheo ọmọ mi tòótọ́ nínú ìgbàgbọ́ oore ọ̀fẹ́ àánú àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run bàbá wa àti Kristi Jesu Olúwa wa.
1: bí mo ti gbà ọ níyànjú láti jókòó ní Éfésù nígbà tí mo ń lọ sí Makedonia kí ìwọ kí ó lè pàṣẹ fún àwọn kan kí wọn kí ó má ṣe kọ́ni ní ẹ̀kọ́ mìíràn kí wọn má sì ṣe fiyè sí àwọn ìtàn lásán àti ti ìran tí kò ní òpin èyí tí máa mú ìjìyàn wá dípò iṣẹ́ ìríjú Ọlọ́run tí ń bẹ nínú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni mo ń ṣe ní ìsinsìnyí ṣùgbọ́n òpin àṣẹ náà ni ìfẹ́ láti ọkàn mímọ́ àti ẹ̀rí ọkàn rere àti ìgbàgbọ́ àìṣẹ̀tàn wá láti inú èyí tí àwọn ẹlòmíràn ti yapa kúrò tí wọ́n sì yà sápá kan sí ọ̀rọ̀ asán wọ́n fẹ́ ṣe olùkọ́ òfin òye ohun tí wọ́n ń wí kò yé wọn tàbí ti ohun tí wọ́n ń tẹnu mọ́ ṣùgbọ́n àwa mọ̀ pé òfin dára bí ènìyàn bá lò ó bí a ti lo òfin bí a ti mọ èyí pé a kò ṣe òfin fún olódodo bí kò ṣe fún àwọn aláìlófin àti àwọn aláìgbọ́ràn fún àwọn aláìwà bí Ọlọ́run àti àwọn ẹlẹ́ṣẹ̀ fún àwọn aláìmọ́ àti àwọn ẹlẹ́gàn fún àwọn apababa àti àwọn apàyà fún àwọn apànìyàn fún àwọn àgbèrè fún àwọn tí ń fi ọkùnrin bara wọn jẹ́ fún àwọn ajé ènìyàn tà fún àwọn èké fún àwọn abúra èké àti bí òmíràn bá sì wà tí ó lòdì sí ẹ̀kọ́ tí ó yè kooro gẹ́gẹ́ bí ìrere ti ògo Ọlọ́run olùbùkún tí a fi sí ìtọ́jú mi mo dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó fún mi ní agbára àní Kristi Jésù Olúwa wa nítorí tí ó kà mí sí olóòótọ́ ní yíyàn mí sí iṣẹ́ rẹ̀ bí mo tilẹ̀ jẹ́ aṣọ ọ̀rọ̀ òdì lẹ́ẹ̀kan rí àti onínúnibíni àti eléwu ènìyàn ṣùgbọ́n mo rí àánú gbà nítorí tí mo ṣe é ní àìmọ̀ nínú àìgbàgbọ́ oore ọ̀fẹ́ Olúwa wá sì pọ̀ rí kọjá pẹ̀lú ìgbàgbọ́ àti ìfẹ́ tí ń bẹ nínú Kristi Jésù òtítọ́ ni ọ̀rọ̀ náà ó sì yẹ fún ìtẹ́wọ́gbà pé Kristi Jésù wá sí ayé láti gba ẹlẹ́ṣẹ̀ là nínú àwọn ẹni tí èmi jẹ́ pàtàkì ṣùgbọ́n nítorí èyí ni mo ṣe rí àánú gbà pé lára mi bí olórí ni kí Jésù Kristi fi gbogbo ìpamọ́ra rẹ̀ hàn bí àpẹẹrẹ fún àwọn tí yóò gbà gbọ́ sí ìyà ìnípẹ̀kun nígbà ìkẹyìn ǹjẹ́ fún ọba ayérayé àìdíbàjẹ́ àìrí Ọlọ́run kan ṣoṣo ni ọlá àti ògo wà fún láé àti láéláé àmí. Aṣẹ́ yìí ni mo pa fún ọ Timothy ọmọ mi gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ wọn ni tí ó ti ṣáájú lórí rẹ pé nípa wọn kí ìwọ kí ó lè máa ja ogun rere máa ní ìgbàgbọ́ àti ẹ̀rí ọkàn rere èyí tí àwọn ẹlòmíràn tanù kúrò lọ́dọ̀ wọn tí wọ́n sì rí ọkọ̀ ìgbàgbọ́ wọn nínú àwọn ẹni tí Himeneu àti Alexanderu wà àwọn tí mo ti filé sátani lọ́wọ́ kí a lè kọ́ wọn kí wọn kí ó má sọ̀rọ̀ òdì mọ́. Epistele ekini ti Paul Apostoli si Timotiu orí ìkejì nítorí náà mo gbà yín níyànjú ṣáájú ohun gbogbo pé kí a máa bẹ̀bẹ̀ kí a máa gbàdúrà kí a máa ṣìpẹ̀ àti kí a máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn fún àwọn ọba àti gbogbo àwọn tí ó wà ní ipò gíga kí a lè máa lo ayé wa ní ìdákẹ́jẹ́ àti pẹ̀lẹ́ nínú gbogbo ìwà bí Ọlọ́run àti ìwà àgbà nítorí èyí dára ó sì ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run olùgbàlà wa ẹni tó ń fẹ́ kí gbogbo ènìyàn ní ìgbàlà kí wọ́n sì wá sínú ìmọ̀ òtítọ́ nítorí Ọlọ́run kan ní ń bẹ onílàjà kan pẹ̀lú láàrin Ọlọ́run àti ènìyàn òun pàápàá ènìyàn àní Kristi Jésù ẹni tó fi ara rẹ̀ ṣe ìràpadà fún gbogbo ènìyàn ẹ̀rí ní àkókò rẹ̀ nítorí èyí tí a yàn mí ṣe oníwàásù àti àpòsélì òtítọ́ ni èmi ń sọ èmi kò ṣèké olùkọ́ àwọn kẹfẹ̀rí ní ìgbàgbọ́ àti òtítọ́ nítorí náà mo fẹ́ kí àwọn ọkùnrin máa gbàdúrà níbi gbogbo kí wọ́n máa gbé ọwọ́ mímọ́ sókè ní àìbínú àti ní àìjiyàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ kí àwọn obìnrin kí ó fi aṣọ ìwọ̀ntúnwọ̀nsìn ṣe ara wọn ní ọ̀ṣọ́ pẹ̀lú ìtìjú àti ìwà àìrékọjá kìí ṣe pẹ̀lú irun dídì àti wúrà tàbí píálì tàbí aṣọ olówó iyebíye bí kò ṣe pẹ̀lú iṣẹ́ rere èyí tí ó yẹ fún àwọn obìnrin tí ó jẹ́wọ́ ìwà bí Ọlọ́run jẹ́ kí obìnrin kí ó máa fi ìdákẹ́jẹ́ àti ìtẹríba gbogbo kọ́ ẹ̀kọ́ ṣùgbọ́n èmi kò fi àṣẹ fún obìnrin láti máa kọ́ni tàbí láti pàṣẹ lórí ọkùnrin bí kò ṣe pé kí ó dákẹ́jẹ́ nítorí Ádámù ni a kọ́ dá lẹ́yìn náà Éfà a kò sì tan Ádámù jẹ ṣùgbọ́n obìnrin náà nígbà tí a tàn án ó ṣubú sínú ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n a ó gbà á là nípa ìbímọ rẹ̀ bí wọ́n bá dúró nínú ìgbàgbọ́ àti ìfẹ́ àti ìwà mímọ́ pẹ̀lú ìwà àìrékọjá.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run alágbára jùlọ, a wá síwájú yín nísinsìnyí láti tẹ́tí sí ẹ láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀bẹ̀ wípé ẹ ó bá wa sọ̀rọ̀ àti wípé ohun gbogbo tí ó jẹ́ ìdíwọ́ tàbí ìdènà láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti ní òye ọ̀rọ̀ Ọlọ́run àti láti jẹ́ kí ẹ kọ̀ọ̀kan wọ̀nyí sí ọkàn wa. Ẹ bá wa mú àwọn ìdíwọ́ wọ̀nyí kúrò ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé gbogbo ọkàn tí ń rìn kiri, gbogbo ọkàn tí kìí lè dúró, tí kìí lè farabalẹ̀ láti ní òye ọ̀rọ̀ yín, ẹ bá wọn wí. Ẹ mú ọ kúrò nínú wa lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wa. Bẹ́ẹ̀ ó ti máa ṣí ìwé mímọ́. Ẹ là wá lójú. Ẹ ṣe wa ní iyè. ki oye ki o le ye wa ki a le mo bi a ti gbadura ki a le mo bi a ti wa oju olorun ki a si le ni awon ohun amuye lati le wa ni irepo ati idapo pelu yin ni aye yi ati ni aye ti nbo adupe pe ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa. E je ki a wo iwe owe ori kerin ese iketa lilogun ju gbogbo ohun ipamo pa aya re mo nitori pe lati inu re ni orisun iye ju gbogbo ohun ipamo pa aya re mo ikanna ni bi a ba so wipe pa okan re mo nitori pe lati inu re lati inu aya tabi lati inu okan ni orisun iye loni an soro lori ise iyanu ninu okan eniyan ise iyanu ninu okan eniyan iwe owe ori keta lelogun iwe owe ori keta lelogun ese ikerin din logbon omo mi pe aya re fun mi ki o si je ki oju re ki o ni inu didun si ona mi awon ese meji ti mo ka fun o yi won so nipa aya tabi nipa okan eniyan tabi nipa inu eniyan awon opolopo eniyan ni ko mo we pe okan wa o se yebiye ni waju olorun won ko mo we pe awon nkan ti an ro lati inu awon ise wa gbogbo o nwa lati inu awon elomiran won ki ro we pe anilo ise iyanu ninu okan ninu aya eda won ma ro we pe bi a ba ti toju iwa ode ara oro siso lenu tabi aso wewo tabi irin bi a ba le se akowe awon ohun ti awon elomiran nse bi a ba si ti fi awon igbe aye wa ti a nri loju koju bi a ba ti fun won seto won ro we pe eyi ti to awon ni wasu papa opolopo won o sese oni wasu ni awon ijo eleya meya kaakiri ni won ma nse asise yi ton ma ro we pe bi enikan ba ti ni iwa omoluabi wi pe iru iwa be o ti to lai ni iyipada okan iyipada aya ṣugbọn ohun ti olorun je ko ni mo fun ani we pe ohun ti o se pataki ni waju ohun ohun ni bi okan wa ti ri ohun ni bi aya wa ti ri ati wi pe a ti ni ise iyanu ti iyipada okan ti iyipada aya bi ki ba se be a o ri we pe gbogbo ohun ti a nse ko ni le je itewogba ni waju oluwa ninu owe ti mo ka fun o tele tele ori kerin ese iketa lelogun ni o fi o nso we pe ju gbogbo ohun ipamo pa aya re mo pa okan re mo nitori pe lati inu re wa ni orisun iye e je wi pe gbogbo ohun ti a nse ninu wa gbogbo ohun ti a nse ni igbesi aye wa won wa lati inu okan eyi ni Jesu Kristi nso ninu Matthew ori kejila Matthew ori kejila lati ese ikerin le logbon eyin omo paramole eyin ti se eniyan boboru yo ti se le soro rere nitori ninu opolopo ohun inu li enu eso ninu opolopo ti o njade lati inu okan lati inu aya wa ni enu ni o nso iwa ti a nri lode o je ohun ti o njeyo lati inu eye ti a ni lati inu okan nitori be ni o fi se pataki we pe ki a mo pe bi a ba fe sin olorun bi a ba fe se ohun itewogba ni waju olorun ani lati ni ikola aya ani lati ni ise iyanu le o kan aya wa ani lati ni iyipada ti olorun nikan le se ani lati ni o kan aya wa o meji ni a o menuba ikoko meji ninu oro yi ikini ipo ti okan eniyan wa ipo ti okan eniyan wa ekeji iyipada okan omo eniyan iyipada okan omo eniyan lakoko ke awo ipo ti okan omo eniyan wa gbati aso wipe omo eniyan eyi je okan ti ko ti datun bi okan ti a ko ti iyipada okan ti ko ti ni ifowoto iyipada latoke wa iru ipo wo ni iru okan be wa je ke awo Genesis ori kefa ese ikarun Genesis ori kefa ese ikarun Olorun si ri pe iwa buburu eniyan de popo le aye ati pe gbogbo iru okan re kiki ibi ni lojojumo leyin ti Adamu ati Eva ti subu ni ogba Edeni lati igba yi gan ni a ri wi pe okan eniyan o je okan buburu ni waju Olowa nitori gbogbo ise gbogbo iwa gbogbo oro ti o njade lati inu okan yi o je ohun to buru jai o sese ke enikan ki o je elesin awon elomiran ma ro wi pe elesin o ti to o ti yege ni waju Olorun sugbon enikan le je elesin iwa ti ru eni ben hu ki se nipa ti esin o je nitori iro okan buburu ibi ti o wa ninu re o sese ke enikeni ki o je eni ti o mo we sugbon iwe mimo tabi iwe kika eyi ko yi okan pada a o ri wi pe iwa buburu ni aarin awon omowe lo peleke si o sese ki a ri enikan ti o je wi pe o ti rin lo si oke okun o ti lo si ilu oba fun opolopo igba tabi o sese ki a ri eni ti o je wi pe o ti le ti mo otito ihinrere die sugbon ti ko gbadura agbayori ki o ba le ni iyipada okan a o ri wi pe iru eni be iwa iru eni be yo je ohun ti ko ba ife Olorun mu ese karun yi eyi ni o fi so fun wa wi pe nitori Olorun si ri pe iwa buburu eniyan di pupo le aye eredi iwa buburu ti o di pupo yi se nitori pe won o je olaju ni atabi nitori wipe won o kawe tabi nitori wipe won o ti rin jina si awon orile ede miran rara eredi iwa buburu yi ni wipe iro okan won iro okan re kiki ibi ni lojojumo bi a ba so wipe nkan kan o je ibi o je kiki ibi e je wipe ko si alaafo ninu iru okan be lati se rere ko si alaafo fun iru okan be lati se rere die se buburu die sugbon o je kiki ibi ki si se ni igba kan o je lojojumo eni afi man so fun awon ipere fun awon omode o se se ki o je wipe won fe se igbeyawo a man so fun wipe ki won ki o gbadura dara dara adura agbayori adura ti a o ni idahun lati odo Olorun bi a ba fe se igbeyawo nitori opolopo ninu awon omo kekeke opolopo ninu awon omo ti o je wipe won sese fe gbe ya won fe loko won ma wo bi enikan se je elesin to won ma wo bi enikan se ja papa ninu ise esin Olorun o sese bi a tin wa sinu ile esin ki a ri enikan o le je okunrin o le je obirin o sese ki o je ohun ni o ma koko tete de si ile esin bi a ba tin ko awon aga ijoko a ma ba wa ko bi a ba ti n ko iwe orin a n ko nkan miran a ma ba wa ko ki eni ti o fe gbe iyawo ki o ma ro wipe ah bi oun ba le gbe iru eni bayi niyawo eni ti o je elesin bayi eni ti o ja papa ninu isin Olorun bayi wipe oun a ni ayo popo lati odo Olorun wa ko mo wipe eni yi o sese ki enikeni ki o ja papa o sese ki enikeni ki o teramo isin Olorun lai gba adura agbayori si igbala si iyipada okan tabi elomiran bi won ba fe gbe yawo won ma wo iru aso ti awon elomiran wo we pe okunrin yi ojojumo lo wa ni imototo ojojumo lo dabi eni o dabi eni pe eni yi o ri nkan je o si seku nitori be won a ma ro we pe iru eni be ni awon fe ni loko tabi ki won ro we pe o je olu eni ton show eni ton rin kaakiri bo ba tin lo si ilu awon hausa to lo nko boya epa tabi epo lo nko wa si sale nihi be na lo nlo si ilu awon ibo boya isu lo fe lo ra ni boya nkan mi bo tin lo lo nde aso to sin wo bo se nawo iru moto to nlo awon elomi a ma ro we pe bi a ba ni iru eni bayi loko bi abale gbe iru eni bayi sile o dabi bi eni pe nkan yo de wa lorun ohun ti o ye won ni we pe iwa rere ko ti inu owo wa iwa rere ko ti inu ti gbajumo wa iwa rere ko ti inu esin wa iwa rere o man ti inu iyi pada okan wa eni afi man temo ni leti nihi we pe bi abade inu ijo ohun ti akoko ni lati se ni we pe ki a gbadura se olorun ki a ni iyi pada okan tabi bi aba fe gbe yawo ohun ti a ni lati se ni we pe ki a gbadura se olorun olorun nikan soso lo mo okan eniyan iwo funra re gege bi eniyan o ko le mo ki lo wa ninu okan enikeni ye ki a wo samueli kini ori 16 ese ikeje samueli kini ori 16 ese ikeje sugbon oluwa wi fun samueli pe ma se wo oju re ma se wo irisi re ni o ti an so nihi tabi giga re nitori pe emi ko nitori ti oluwa ki wo bi eniyan ti wo eniyan ma wo oju eniyan ma wo irisi tabi giga tabi bi eniyan se woso tabi bi eniyan se lokeke to sugbon oluwa a ma wo okan okan yi gan la nso nipa re wi pe awon ti ko mo olorun won ko ni iyi pada okan ati wi pe iro inu won kiki bi ni lojojumo ninu iwe oniwaasu ori 9 ese 3 oniwaasu ori 9 ese 3 eyi ni ibi ninu ohun gbogbo ti a nse labe orun pe ise kan na ni si gbogbo won ati pelu aya omo eniyan kun fun ibi isinwin be ninu won nigba ti won wa laye ati leyin eyi ni won a lo sodo awon oku o ye ki oyeye wa nihi ohun kan na ni oro olorun ni o tenumo fun wa wi pe aya omo eniyan kun fun ibi bi a ba so wi pe igo kun fun omi o je wi pe o ti kun to be ti a ko le fi omiran sinu igo yi bi a ba so wi pe abo o kun fun omi tabi o kun fun epo e je wi pe a ko le fi nkan miran sinu re o ni aya omo eniyan o kun fun ibi a fi se apejuwe gege bi abo tabi gege bi garawa wi pe ibi nikan soso ni o wa ninu garawa yi bakan na aya omo eniyan bakan na okan omo eniyan o kun fun ibi o wa so fun a wi pe isinwin iwa ibi ni o wa ninu won nigba ti won wa le aye oni leyin na won a ku won a lo si ipo oku ninu ese won nitori be ki o ye wa wi pe bi olorun ko ba ti yi okan wa pada o je wi pe ninu okan wa lohun ibi nikan ni o wa ninu re eni afi man je ki o ye ni wi pe bi a ba pe eniyan wa sinu ijo ki se wi pe ki a so wi pe ah mo ti kuro ni ijo sele mo ti wa nwa si dipa eyi ni ko ti fun ni iye pada eyi ni je wi pe o kuro lati inu ijo kan o bo sinu ijo miran bi o ba ti de yin bi o ba fe je ni te ogba ni waju olowa ki se wi pe o fi aso funfun nikan sile tabi o fi aiwo bata nikan sile o fi tabela ati turari sisun nikan o fi sile eyi ni se pataki sugbon ko to ani lati wa si waju olowa ki a so fun olorun wi pe okan ibi ni agbe ni agbe kaakiri a si n fe ki olorun ki o se iyipada aya iyipada okan fun wa ki abale je eni itewogba ni waju re. Eyi ni o se pataki, eyi ni ani lati bojuto tabi o se se ki o je wepe ati je eni ti o nka bibeli tele tele. Asi ti je eni ti o mo bibeli ki se wepe o kan ye ki a mo bibeli si akasori bi a ba ti de yin be ni ani lati ma gbadura fun iyi pada okan. Iyi pada aya nitori eyi ni Olorun reti ke abale je eni itewogba ni waju re bi atile n wa si ilesi bi atile n ka bibeli bi atile je eni ti o ja fafa ninu ise esin bi atile n lo si idapo oju ile bi atile n ka akiri lati se ijere okan bi ki ba se wepe ati gbadura ti o dani loju ti emi Olorun si n ba emi wa jeri wepe ati di omo Olorun wepe ati ni iyipada okan bi ki ba se pe ati se be gbogbo ohun ti a n se yo je ofo ati ohun ti ko lere ni waju Oluwa Olorun ni lati yi okan wa pada nitori wepe okan eniyan o je ohun ti o buru jaye ninu Marko ori keje lati ese ikokanlelogun Marko ori keje ese ikokanlelogun nitori lati inu eni lati okan lati inu okan eniyan ni iro buburu ti jade wa panshaga agbere ipaniyan ole oju kokoro iwa buburu itanje wobia oju buburu esoro odi igberaga iwere lati inu wa ni gbogbo nkan buburu wonyi ti jade won se so eniyan di alaimo nitori be o ye ki a mo we pe awon ti a nse bi we pe an fun awon alagbe lowo tabi a nse awon kan miran bi iwa omo luabi eyi ko yi ipo ti okan eda ti o wa eyi ko yi pada o ti ani lati se ni we pe ki a ke pe Olorun o ti ani lati se ni we pe ki a je ki agbara Olorun ore ofe latoke wa ki a je ki iwenumo eje Jesu Christi ki o wonu okan wa ki o yi wa pada ki o mu ki ipo ti okan wa wa ki o wa si iyi pada ni igba miran ni a ma n ro we pe bi eniyan ba ni iwa omo luabi ti iwa re ti o dabi eni pe o dara loju eniyan a ma n ro we pe iru eni be o ti je eni igbala lai ni eri tabi iriri iyi pada okan e je asise pupo o ye ki o ye wa wepe bi ki ba se wepe Olorun fun ara re ni o yi wa pada sibe sibe a o je eni ti ko mo eleri ni waju Oluwa awon ero inu okan wa awon ipinu wa ati awon nkan ti a nlepa yo je ibi ni waju Olorun eyi ni Olorun fi so fun a wepe okan mo eniyan o je okan ti o buru je aye ko si eni ti o le mo ninu Jeremiah ori 17 Jeremiah ori 17 ese ikesan okan eniyan kun fun etan ju ohun gbogbo lo o si buru jayi tani o le mo emi Oluwa ni wa awari okan eniyan emi ni dan inu wo ani lati fi fun olukuluku gege bi ona re ati gege bi eso ise re nitori be eyi ni apere tabi apejuwe ti Olorun fun wa gege bi okan eniyan ti ri ohun ti o si se pataki ni wepe ani lati ni iyipada okan bi ki ba se pe iyipada okan yi wa a ko ni le ni oju rere ni waju Oluwa a ko ni le ba Olorun rin nitori pe awon apejuwe ti bibeli se nipa okan ni wepe okan eniyan o je bi okan ti o le gege bi okuta o ni okan won le bi okuta adamanti o si je okan igberaga o je okan iwa buburu o je okan alaroshe ohun buburu o je eni ti o je wipe won je alagidi e je wipe o dabi eni wipe tinu mi ni won se o po fun won elomiran bi a ba ka oro Olorun bi a ba wewe nipa oro Olorun bi a ba se apejuwe ti a ka ti a se itumo re sugbon a so wipe looto lo ye ohun ati ko lorin ati wa ni

sì mọ gbogbo ohun tí ó wà nínú ọkàn wa, ó mọ ipò tí ọkàn wa wà, ó mọ ète àti àbá tí ó ń wá láti inú ọkàn wa, ó mọ àwọn ìpinnu àti àwọn ìlànà tí ó ń wá láti inú ọkàn wa níwájú Olúwa. Ẹni tí a kò bá tí yí padà, ọkàn rẹ̀ ó dàbí ipò òkú, ọkàn rẹ̀ ó kún fún gẹ̀dẹ̀gẹ̀dẹ̀, ọkàn rẹ̀ ó dàbí orísun àwọn omi tí ó jẹ́ wípé ó ní oró nínú, ọkàn rẹ̀ ó dàbí ọ̀gbun àwọn egungun àwọn òkú, tàbí kí a sọ wípé ó dàbí ìyàngbẹ́ ilẹ̀ níbi tí àwọn èrò búburú tí ó ti ń jáde wá. Ṣe gáfrà fún mi láti lo èdè yìí kí ó lè yí ọ dáradára. Irú ọkàn ẹni bẹ́ẹ̀ ó dàbí ilé ìdọ̀tí tí a máa ń yí àgbẹ́ sí. Irú ọkàn ẹni bẹ́ẹ̀ ó dàbí ibi tí ó kún fún èérí púpọ̀, ó sì dàbí ibi orí ààtàn tí a máa ń dalẹ̀nù sí. Irú ọkàn ẹni bẹ́ẹ̀ ó dàbí ihò àwọn ẹranko búburú, àwọn èrò búburú, àwọn ìpinnu búburú. Ro àwọn nǹkan wọ̀nyí kí o gbé wọn yẹ̀wò dáradára. Wípé ọkàn rẹ ó jẹ́ ipò òkú tí a ṣí sílẹ̀ níwájú Olúwa, ó jẹ́ orísun omi búburú tí pani tàbí tí gbin nǹkan mìíràn májèlé sínú ọkàn ènìyàn tàbí sínú ara ènìyàn, ó jẹ́ ọ̀gbun fún àwọn egungun òkú, ó sì jẹ́ aṣálẹ̀ níbi tí àwọn èrò búburú tí wọ́n ti ń jẹ jáde wá, ó jẹ́ ilé ìdọ̀tí, ó jẹ́ orí ààtàn, ó sì jẹ́ ibi tí àwọn ìpinnu, àwọn ìlànà, àwọn èrò búburú tí wọ́n ti ń jáde. Ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó bo nǹkan wọ̀nyí mọ́lẹ̀, kí ó má jẹ́ kí ẹnikẹ́ni kí ó mọ̀, ṣùgbọ́n gbogbo rẹ̀ pátápátá ni ó ṣípayá níwájú Olúwa. Nínú Matthew 23, níbẹ̀ ni Ọlọ́run ti ń sọ, tí ó ti ń ṣe àlàyé láti ẹnu Jésù Kristi ní kíkún nípa ìwà ènìyàn. Matthew 23 láti ẹsẹ 25. Ìgbéni fún yín, ẹ̀yin akọ̀wé àti farisí àgàbàgebè, nítorí tí ẹ̀yin ń fọ òde ago àti àwopọ̀ kọ́ mọ́, ṣùgbọ́n inú wọn kún fún ìrẹ́jẹ àti wọ̀bìà. Níhìn ni a ti rí ìtànjẹ àwọn ẹlẹ́sìn, ìtànjẹ àwọn ẹlòmíràn tí wọ́n fi ìjọ dípà, tí wọ́n fi bojú. Ẹlòmíràn ó ṣeéṣe kí ó rìn bí ọmọ Ọlọ́run nígboro, ẹlòmíràn ó ṣeéṣe kí ó sọ̀rọ̀ bí ọmọ Ọlọ́run nígboro, ẹlòmíràn ó ṣeéṣe kí ó wọṣọ bí ọmọ Ọlọ́run nígboro. Ṣùgbọ́n Jésù Kristì sọ fún wa níhìn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ̀nyí wọ́n kún fún àgàbàgebè, nítorí wípé wọ́n ń fọ òde ago mọ́. Ó dàbí ẹni wípé wọ́n jẹ́ ẹni bíi ti inú Ọlọ́run, ó dàbí ẹni wípé wọ́n jẹ́ ẹni tí ń rìn déédéé, ó dàbí ẹni wípé wọ́n jẹ́ ẹni tí ń sọ̀rọ̀ dáradára. Ṣùgbọ́n ní inú wọn, nínú ọkàn wọn, wọ́n kún fún ìrẹ́jẹ, wọ́n kún fún wọ̀bìà. Wẹ́sẹ̀ 27. Ìgbéni fún yín, ẹ̀yin akọ̀wé àti farisí àgàbàgebè, nítorí tí ẹ̀yin dàbí ibojì funfun tí ó dára lé òde, ṣùgbọ́n nínú wọn kún fún egungun òkú àti fún ẹ̀gbin gbogbo. Èyí ni Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé a ní láti wo inú wa, kí a gba ìmọ́lẹ̀ ìhìnrere láàyè láti tàn sínú ọkàn wa, kí a sì gba ẹ̀mí Ọlọ́run láàyè láti wá ọkàn wa rí, kí a mọ̀ wípé bí a tilẹ̀ jẹ́ ẹni tí ó dára lóde ara, bí a tilẹ̀ jẹ́ ẹni tí ó máa ń sọ wípé fi ọlá fún Ọlọ́run, fi ògo fún Ọlọ́run lóde, a jẹ́ ẹni tí ó máa ń wọṣọ bí onígbàgbọ́ lóde, a jẹ́ ẹni tí ń sọ̀rọ̀ bí onígbàgbọ́ lóde, a jẹ́ ẹni tí ó máa ń lọ sí ìdàpọ̀ ojúlé, ẹni tí kì í pa ẹ̀kọ́ bíbélì jẹ. Ṣùgbọ́n ó sọ wípé ní inú wọ́n kún fún ẹ̀gbin gbogbo. Ní ẹsẹ 22 ni ó ti sọ wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ lé ẹ̀yin pẹ̀lú farahàn lé òde bí olódodo fún ènìyàn. Ṣùgbọ́n nínú ẹ̀kún fún àgàbàgebè àti ẹ̀ṣẹ̀. Èyí ni a fi máa ń sọ wípé bí a bá de inú ìjọ, kí a má fi iṣẹ́ ìsìn pa wá lórí, kí a má fi iṣẹ́ ìsìn dí wa lọ́wọ́. Àwọn ẹlòmíràn tí wọ́n jẹ́ alákòóso tàbí adarí, oyé kò yé wọn. Bí a bá rí ẹnìkan tí ó ti dé inú ìjọ láì gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yanjú, láì mọ̀ bóyá àwọn wọ̀nyí ní ìgbàlà tàbí wọn kò ní ìgbàlà.

0: sọ wípé ẹ ṣe dapọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́, a ń fẹ́ àwọn òṣìṣẹ́, a ń fẹ́ àwọn ajìrì ọkàn, a ń fẹ́ àwọn tí ó máa darí àdàpọ̀ ojú ilé. Jẹ́ kí a fi wọ́n sílẹ̀ náà, jẹ́ kí wọn kí ó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, jẹ́ kí ẹ̀mí Ọlọ́run jẹ́ kí ó ṣe àwárí ọkàn wọn, kí wọn kí ó ba lè ní ìgbàlà tòótọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, àwọn ẹlòmíràn tí wọ́n jẹ́ bí adarí, ó ṣe ni láàánú wípé àwa tí a ṣẹ̀ṣẹ̀ sọ di adarí ní ìjọ àwọn elédè Yorùbá tẹ́tí sílẹ̀ dáradára, a kì í fún àwọn ènìyàn láàyè láti gbàdúrà dáradára, èyí kò sì dára bẹ́ẹ̀. Bí a bá ti parí ìsìn, ó ṣeéṣe kí wọ́n máa sọ wípé a fẹ́ rí adarí wa. Àwọn elédè Yorùbá nísinsìnyí tí a ṣẹ̀ṣẹ̀ ní adarí, ó yẹ kí a gbádùn adarí wa. Bí a bá fẹ́ rí olùṣọ́ àgùntàn, bí a bá fẹ́ rí tìbí, bí a bá fẹ́ rí tọ̀hún, kí ó lè lànà fún wa, ó yẹ kí a gbàdúrà. Ó yẹ kí a gbàdúrà. Bí a bá ti ń parí ìsìn, èyí kì í ṣe pé kí a jáde, kí a lọ máa bá ara wa sọ̀rọ̀ níta, kí a máa ṣẹ̀fẹ̀ níta. Bí a bá jẹ́ ẹni tí ó múra sílẹ̀ láti lọ sọ́run, bí a bá jẹ́ ẹni tí ó múra sílẹ̀ fún bíbọ̀ Jésù Kristì, ọ̀rọ̀ Ọlọ́run yìí tí a gbọ́, ó yẹ kí a mú lọ sí orí eékún wa. Ó yẹ kí a gbàdúrà àgbàyanjú àgbàyọrí, kí a mọ̀ wípé a ti bá Ọlọ́run sọ̀rọ̀, a sì ti ní ìyípadà ọkàn nítòótọ́. Yẹ kí ó yé ọ, adarí, ṣe gáfrà fún mi kí n bá ọ sọ̀rọ̀. Ṣé o mọ̀ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa tí a jẹ́ adarí ní elédè Yorùbá nísinsìnyí, a jẹ́ ẹni tí ó ń darí ìdàpọ̀ ojú ilé tẹ́lẹ̀ tẹ́lẹ̀? Kì í ṣe wípé àti tó tán ni a fi sọ wá di adarí, kì í ṣe wípé àti jẹ́ nǹkan kan ni a fi sọ wá di adarí, kì í ṣe wípé àti ní gbogbo àwọn ẹ̀bùn ọ̀run ní ìgbésí ayé wa ni a fi sọ wá di adarí. Ó jẹ́ àǹfààní fún wa wípé kí àwa náà kí a lè ṣe díẹ̀, bí àwọn onígẹ̀ẹ́sì ti ń ṣe díẹ̀, kí àwa náà kí a lè ṣe díẹ̀. Ṣùgbọ́n àwọn mìíràn, wọ́n jẹ́ kí nǹkan wọ̀nyí, wọ́n jẹ́ kí ó dí wọn lọ́wọ́. Bí a bá ti parí ìsìn, adarí kì í gbàdúrà mọ́ fún ara rẹ̀, adarí kì í gbàdúrà mọ́ láti lè ní ìgbàlà tòótọ́, láti lè ní ìsọdímọ́. Bí o bá tí ní ìsọdímọ́, àbí o rò wípé torí a ti sọ di adarí, èyí jẹ́ wípé ìsọdímọ́ ti fò mọ́ ọ bí àfòmọ́. Àbí o rò wípé torí pé a ti sọ di adarí, agbára ìfikún ni ẹ̀mí mọ́ Ọlọ́run, ó ti fò mọ́ ọ gẹ́gẹ́ bí àfòmọ́? Rárá, ó yẹ kí a mọ̀ wípé a ní láti gbàdúrà. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ẹlòmíràn, bí a bá ti ṣetán, mo fẹ́ lọ wo àwọn ará ìdàpọ̀ ojú ilé mi, mo fẹ́ lọ bẹ̀ wò, mo fẹ́ lọ wo Lágbájá, mo fẹ́ lọ wo Tẹ̀mẹ̀dù, ò ní gbàdúrà, ò ní wọ́jú Ọlọ́run, ò ní gbàdúrà àgbàyọrí títí ó fi mọ̀ wípé o ti ní ìyípadà ọkàn. Bí àwọn ẹlòmíràn bí wọ́n ṣe ń wá, bí wọ́n ṣe ń lọ nìyí, láì ní ìfọwọ́kàn Olúwa, ìyípadà àtòkè wá nínú ọkàn wọn, wọ́n máa ń rò wípé ìgbà tí a ti ń wá sí ilé ìsìn, ìgbà tí a ti ń ka àkà sórí Bíbélì, ìgbà tí a ti ń ka Bíbélì láràárọ̀, ìgbà tí a ti jẹ́ ẹni tó ń wá sí ìjọ Deeper Life, wípé ó ti parí nìyẹn. Nítorí bẹ́ẹ̀, bí Jésù bá dé, a ń ba lọ sí ọ̀run ni, kò rí bẹ́ẹ̀. A ní láti ní ìyípadà. Ìwọ náà ti rí ohun tí a ti ṣe àpèjúwe gẹ́gẹ́ bí ọkàn ọmọ ènìyàn, gẹ́gẹ́ bí ó ti rí ọkàn ti rẹ, gẹ́gẹ́ bí ó ti rí. Bí o bá gba ẹ̀mí Ọlọ́run láàyè láti tan ìmọ́lẹ̀ ire sínú ọkàn rẹ, ó rí wípé àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ òtítọ́. Wo ẹ̀kọ́ tí a kọ́ lónìí nínú wa inú ìwé mímọ́, wo àwọn tí ó ti ń tẹ̀lé Jésù, wo Jákọ́bù, wo Jòhánù, wo bí wọ́n ti wá, wo nǹkan tó ń jáde láti inú ọkàn wọn, wo ọ̀rọ̀ tí wọ́n ń sọ láti ẹnu jáde, wo ojú kòkòrò, wo ìwà ipò nínú wọn, wo bí wọ́n ṣe ń sọ pé kí àwọn kí ó wà níhìn-ín, kí àwọn kí ó wà lọ́hùn-ún. Tí Jésù ń sọ fún ọ pé ẹ̀yin ọmọ ẹ̀yìn, báwo ni irú nǹkan wọ̀nyí tún ṣe wà lé ọkàn yín? Gbà tí àwọn mẹ́wàá tó kù, gbà tí wọ́n gbọ́, wọ́n ní ìrunú. Èyí tí a ń sọ nìyí, a lè máa sọ pé a ń tẹ̀lé Jésù. A lè sọ wípé a jẹ́ ọmọ ẹ̀yìn. Wo àwọn èrò tí ó wà nínú ọkàn wa, wo ìlépa tí ó wà nínú ọkàn wa, wo ìgbéraga tí ó wà nínú ọkàn wa, wo àwọn nǹkan mìíràn tí a kò gbọdọ̀ máa dárúkọ, tí ó wà nínú ọkàn ọmọ ènìyàn, tí a ní láti gbàdúrà lé lórí, tí a ní láti sọ fún Ọlọ́run wípé Ọlọ́run yẹ̀ mí wò, Ọlọ́run wá mi rí, Ọlọ́run wá di mi, Ọlọ́run wo inú ọkàn mi. Àwọn nǹkan bí ẹ̀gbin, àwọn nǹkan bí ìwà búburú, àwọn nǹkan tí kò ní lè bá ọ gbé, àwọn nǹkan tí kò yẹ níwájú rẹ, àwọn nǹkan tí ó sọ mí di aláìtọ́, aláìyẹ níwájú rẹ, bá mi mú wọn kúrò. Èyí ni àdúrà tí a ní láti gbà, kí a rí wípé a ti ní ìyípadà nítòótọ́. Ẹlòmíràn a máa sọ wípé òun fẹ́ lọ rí ẹni tìbí, òun fẹ́ lọ rí ẹni tọ̀hún. Gbàdúrà, sọ fún Ọlọ́run, bá Ọlọ́run sọ̀rọ̀. Àwọn ẹlòmíràn sì nìyí, bí a bá ti ń gbàdúrà, bóyá àwọn ò fẹ́ gbàdúrà, ni a o ri wipe elomiran a ma fe koja a ma to wa wipe adura yin na ti poju mo fe koja o ninu ile isin a ki se be tabi o se se ki o je pe asona adena ni enikan ma wa lati ita mo fe ri mama bisi mo fe ri arakunrin bayi bayi ibi ti eni tin gbadura ti o tin ba olorun soro pelu omije pelu edun okan wo pe ohun fe yi pada okan ohun fe ki olorun ki o wa ko okan ni ila ohun fe ki olorun ki o wa yi ohun pada ibe ni eni ti o je asona adena ni o ma ti wa lu eni ti o n gbadura ato anu won bere o eyan ba oba ohun soro eyan ba oluwa olugbala soro eyan mura sile lati le je ni pipe eni yiye ni waju olorun awa ti a tun je adena ninu ijo awa ni an di won lowo ti a ko je ki won ki o gbadura o sese ki o je wipe adari ti o mo olorun adari ti o mo bi o se se pataki to lati ba olorun soro bi a ba ti waasu bayi tan ti o ti duro niwaju wa nigbati an ba wa soro be gba ti a ba ti pari waasu ohun papa akunle abe si ni gbadura abe si o se se pelu omije o se se ki o ma gbadura soke o se se ki o ma so fun olorun olorun sa se ise yi pada patapata olorun sa sanu fun mi olorun gbogbo nkan to wa ninu okan mi ni isale okan mi ati eti mo mo ati eti mi o mo je ki emi olorun je ki o hu won jade ki n ba le je ni ti o je ete o gba ni waju re bi eni yi tin gbadura be ni asona kan yo wa to pepe lo wa so ni o so pe won bere yin o won bere yin o a o ni je ki won ki o mura sile fun orun a ni je ki won ki o gbadura ni odun ti o koja ni mo salaye dara dara ni mo si filele we pe a ko gbodo di enikeni lowo ninu adura ati pe bi ba ti pari isin a ki tun se ipade miran ipade ida kankan yala leyin ijo tabi ni ita a ki se ipade kankan bi o ba ti gbadura tan pelu ori ofe ti olorun fun pelu ise iyanu to se ninu okan re pelu iyipada ti o fun ki o ma lo sile jeje ki o ma se je ki enikeni abi ohunkohun ki o di o lowo e je ki a wo iyipada okan omo eniyan ye ki a wo lati inu samueli kini ki a wo wepe olorun nikan soso ni o le se ise iyipada ninu okan omo eniyan ninu Samueli kini ori kewa ese ikesan o si ri be pe nigbati o yi ehin re pada lati lo kuro lodo Samueli olorun si fun li okan miran gbogbo ami won ni si se le ojo na an so nipa Saulu o je eni ti o ga to singbonle o je eni ti o dabi eni pe ni gbogbo Israeli o tayo gbogbo won sugbon ko ni iyipada okan ni toto o je omo Israeli papa o mo ofin gege bi omo Israeli eni ti akoni eni ti atile le so wipe o nse igboran si awon obi re sugbon pelu ohun rere ti a le so nipa ti Saulu o si nfe iyipada okan nigbati o ba Samueli pade Samueli papa ti o je eni ti o mo Olorun Samueli papa ti o je eni ti o tin ba Olorun rin fun igba pepe nigba yi gan ni a ri pe bi eni ti yi pada gba ti won ti soro tan be ni Olorun fun li okan miran e ni a nso o sese nibi ti o tin bo tele ki o ti je omo loabi o sese nibi ti o tin bo tele ki o ti je eni ti o ni eko die die o sese ki nibi ti o tin bo tele o tin ka bibeli iwo papa o tin ba awon elomiran soro ninu bibeli sugbon nisinsinyi o wa sihin imole ihirere o tun mole ju be lo si oju re ori wipe iwa re ilepa re iro inu re awon ipinu re awon nkan ti o nje lati inu okan re awon oro ti o nso lati enu ori pe awon nkan wonyi won wa lati inu okan ti ko ni iyipada patapata nitori be o wa si ojo Olorun wipe okan miran iru e ti o fun ogbeni yi okan miran iru eti o fun awon ti o wa ninu bibeli okan miran iru eti o fun ma ta awon elomiran lore ni aye isinsin yi wa fi fun mi adura ti ani lati gba niyi je ki a wo orin dafidi orin dafidi ori kokan le laadota orin dafidi ori kokan le laadota lati ese ikeje fi ewe isopu fo mi emi o si mo we mi emi o si fun ju egbon owu lo mo mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma yo pa oju re mo kuro lara ese mi ki iwo ki o si nu gbogbo aise dede mi nu kuro da aya titun sinu mi olorun olorun nikan lo le se da ya ti tun sinu mi olorun ki o se tun okan diduro sinsin se sinu mi nihi ni ari pe okunrin yi o n gbadura bi dafidi bi o ba je awon elomiran loni a o ri we pe won ma bo ese won mole nitori awon gbajumo ki fe jewo ese won ni gbangba nitori awon omowe won ki fe jewo ese won ni gbangba nitori awon olowo awon oba awon borokini won ki fe jewo ese won ni gbangba nitori awon ti o dabi eni pe won je igba ojumo won ki fe jewo ese won ni gbangba sugbon nihin ni emi olorun ni o lu dafidi ni o kan aya je ki aran ti wo pe ese yi papa o pe die ti o ti da o je ese agbere bi o ba je eni to nka bibeli daadara o si ti da ese yi o ti bo mole nitori o ti pa oko obirin yi ni ogun awon eniyan ko si mo pe nkan kan ti se tabi nkan kan lo bi okun bi dafidi bi o ti se nkan ti o bo mole gba ti o ju bi osu mesan ni natani ni o wa ba dafidi gege bi oba o soro fun dafidi ko lo wakati kan tabi wakati meji o pa owe kekere kan o pa fun dafidi dafidi gege bi oba gege bi onidajo o se idajo wepe eni ti o seru nkan be bayi ni nkan to lati sele si ni natani wa so wepe iwo na gan ni oba ko si gba ni iseju popo o so wepe ni toto mo ti dese ni o be si ni gbadura elomiran ani lati wasu osu meta ki o to ye pada elomiran ani lati wasu odun kan gbako ki o to ronuku ada sugbon oba yi gege bi natani ti wa ti o so fun pe oba iwo ni elese na iwo ni apeyida na iwo ni eni ti o se ase mase na ti an soro nipa re be ni o be si ni jewo gere ti o ti gbo iwasu yi tan ko so wi pe mo ti jewo fun natani natani papa ti je ki o ye mi o ti je ki o da mi loju wi pe idariji wa lodo olorun ki o si be ni se bi ise oba ki o ma se lo bi natani bi o ti lo tan be ni dafid lo kuro lori oye be lo kuro lori aga elomiran bi o ba de se agbere a ma duro ki alufa ki o wa yo n kuro lori oye a ma duro ki alufa ki o wa so wi pe lo gbadura die na o lo so fun olorun igbala to ti sonu lo wa awari igbala na a ma duro ki a so be natani o so fun david wi pe ko lori oye o awon to nto ti won fe idajo madam ma se nkan kan lo gbadura ni so fun ara re lo mo wi pe iru ipo ti o wa ki se ipo ni idajo mo o je ipo elese o be si ni gbadura wo lati ese kini o ni olorun shanu fun mi gege bi iseun ife re gege bi iranu opo anu re nu ire koja mi nu kuro o mo wi pe ohun ti je elese elomiran ma so wi pe baba ti ni igbala ati ni igbala titi lai lai niyan bi mo se so fun o tele tele elomiran ma ro pe bi aba ti je omo olorun ati je omo olorun titi lai lai niyan wi pe igbala ta ti ni oruko wa ti o ti wa ninu iwe yi wi pe bi ati le dese iba se agbere iba se ole wi pe ohun ta le padanu ni pe o se se ke a padanu ire wa niwaju olorun sugbon omo ti a ti je a o ma je omo titi lai lai dafidi oro be dafidi so pe olorun sanu fun mi gege bi iseun ife re gege bi iranu opo anu re nu ire koja mi nu kuro ranti pe oba ni dafidi oba ti a n so nipa re o koja adari ekun o koja adari agbegbe oba ti a n so nipa re o koja awon alufa kekeke ti a n ri loni iso awon alufa miran won ko ni le jewo ese gba ton ba ti ri pe won subu sinu ese adari miran ko ni le jewo ese re niwaju olorun ki o gbadura pelu omije kikoro ki o so fun olorun wipe oun fe ni iyipada okan tooto sugbon wo dafidi o be si ni kepe olowa o ni olorun sanu fun mi sanu fun mi gege bi isoyin ife re gege bi ironu opo anu re nu ire koja mi nu kuro o mo wipe oun ti re ofin olorun koja o mo wipe oun ti se ase mase o mo wipe oun ti dese o ni wemi li awe mo kuro ninu aise dede mi ki o se wemi nu kuro ninu ese mi ko ma se fefe ninu ese ko ma so wipe obirin yen na ni o we nibi to da obirin na ni o fi ara e sile obirin na lo lo ko mi lese ki se ejo mi eni yi lo jebi ko so be ko ti le daruko obirin yi wipe oun lo ko oun lese o san so wipe oun le lese oun le lebi òun ni òun ní àìṣe déédé, ó ní kí Olúwa kí ó wẹ òun lé àwẹ̀ mọ́ kúrò nínú àìṣe déédé, òun kí ó wẹ ọ̀nà kúrò nínú ẹ̀ṣẹ̀ òun, nítorí tí mo jẹ́wọ́ ère kọjá mi ní ìgbà gbogbo lé ẹ̀ṣẹ̀ mi sì ń bẹ léwájú rẹ. Ìwọ nìkan ṣoṣo ni mo ṣẹ̀ sí, tí mo sì ṣe búburú yìí níwájú rẹ, kí a lè dá ọ láre nígbà tí ìwọ bá ń sọ̀rọ̀, kí ara rẹ kí ó lè mọ́ nígbà tí ìwọ bá ń ṣe ìdájọ́. Kíyè sí, nínú àìṣe déédé lè agbé bí mi. Jẹ́ kí n béèrè lọ́wọ́ rẹ, ta ni ọba tí ó lè rẹlẹ̀ tó báyìí lónìí? Ta ni ìjòyè tí ó lè rẹlẹ̀ tó báyìí lónìí? Ta ni ọ̀mọ̀wé, àwọn tí ó ti lọ sí yunifásitì, àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ní yunifásitì tí ó lè rẹlẹ̀ tó báyìí wípé nínú àìṣe déédé lè agbé bí mi? Ta ni àwọn ọ̀làjú lónìí, àwọn gbajúmọ̀ lónìí tí ó lè rẹlẹ̀ níwájú Olúwa? Bí kì í bá ṣe wípé a ní ìrẹ̀lẹ̀ báyìí láti jẹ́wọ́ níwájú Olúwa, a kì yóò lè ní ìgbàlà tòótọ́ àti ìyípadà ọkàn. Kíyè sí, nínú àìṣe déédé lè agbé bí mi, àti nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi sì lóyún mi. Kíyè sí, ìwọ fẹ́ òtítọ́ ní inú àti ní ìhà ìkọ̀kọ̀ ni ìwọ mú mi mọ. Ọgbọ́n fi ewé sópù fọ̀ mí, èmi ò sì mọ́. Ó ní nísinsìnyí mo jẹ́ eléèrí nínú ọkàn, nínú àyà, ní inú mi. Ó ní wẹ̀ mí, èmi ò sì fún ju ẹ̀gbọ̀n òwú lọ. Mú mi gbọ́ ayọ̀ àti inú dídùn, kí àwọn egungun tí ìwọ ti rún kí ó lè máa yọ̀, pa ojú rẹ̀ mọ́ kúrò lára ẹ̀ṣẹ̀ mi. Kí ìwọ kí ó sì nu gbogbo àìṣe déédé mi nù kúrò, dá àyà titun sínú mi. Ọlọ́run, ó sọ fún Ọlọ́run wípé iṣẹ́ Ọlọ́run nìyí, wípé ọba kò lè ní ìyípadà fún ara rẹ̀ láì jẹ́ pé Ọlọ́run fún ní ìyípadà, wípé ìjòyè, ọ̀mọ̀wé, tàbí ẹni tó ti lọ sí ilé ìwé gíga, tàbí ẹnikẹ́ni, tàbí olówó, tàbí ọ̀làjú kan, tàbí gbajúmọ̀ kan, kò lè ní ìyípadà ọkàn fúnra ara rẹ̀ bí kì í bá ṣe wípé Ọlọ́run fún ní ìyípadà àyà. Wípé ìbáṣe ẹlẹ̀sìn, ẹlẹ̀sìn níbikíbi ò lè ní ìyípadà fún ara rẹ̀ bí kì í bá ṣe wípé Ọlọ́run fún ara rẹ̀ ó fún ní ìyípadà àyà. Ó ní dá àyà titun sínú mi Ọlọ́run, kí o sì tún ọkàn dídúró ṣeṣeṣe sínú mi. Ó yẹ kí a lọ bá Ọlọ́run sọ̀rọ̀, ó yẹ kí a lọ gbàdúrà, ó yẹ kí a wọ ojú Ọlọ́run lónìí, kí a má ṣe jẹ́ kí ohunkóhun kí ó dí wa lọ́wọ́. Ẹlòmíràn bí a bá ti parí ìsìn, a máa kánjú lọlé, mo fẹ́ lọ wáńjẹ, a máa kánjú lọlé, mo fẹ́ lọ ṣe tí, mo fẹ́ lọ ṣe tọ̀hún. Gbàdúrà sọ fún Ọlọ́run wípé ìyípadà ọkàn yìí òun fẹ́ ní tòótọ́. Dìde dúró tàbí kí o kúnlẹ̀, kí o sọ fún Ọlọ́run, kí o sọ fún Ọlọ́run pẹ̀lú ẹ̀dùn ọkàn, pẹ̀lú omijé, pẹ̀lú ọkàn tí a fàya. Ó ní kì í ṣe aṣọ yín ni kí ẹ fàya, ṣùgbọ́n kí ẹ fa ọkàn yín ya, kí ẹ wọ ojú Olúwa. Ẹ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti fara pamọ́ ní ìkọ̀kọ̀ ọkàn rẹ, kí o sọ fún Ọlọ́run wípé òun fẹ́ di àtúnbí, òun fẹ́ ní ìyípadà. Àtúnbí tí ò fún ni ní ìyípadà kì í ṣe àtúnbí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Àtúnbí tí a rí wípé ọ̀rọ̀ búburú ó sì ń jẹ́ láti inú ọkàn wá, èrò bu láti inú ọkàn wá, ìṣe búbu láti inú ọkàn wá, ìrìn búbu láti inú ọkàn wá, ìjà, asọ, àrankan, odì nínú ọkàn láti inú ọkàn wá, èyí kì í ṣe ìyípadà tòótọ́. Ó yẹ kí a sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ ìyípadà. Gbogbo wa ni a láti gbàdúrà, gbogbo àní aláti gbàdúrà, àti ọmọdé, àti àgbà, àti ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ wá sínú ìjọ, àti àwa tí a ti ń wá tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó di ọ lọ́wọ́. Gbogbo wa ni aláti gbàdúrà, ni aláti bá Ọlọ́run sọ̀rọ̀ wípé ìyípadà yìí à ń fẹ́ nínú ọkàn wa. Ìyípadà ọkàn, ìyípadà àyà, èyí ni à ń pè ní ìgbàlà tòótọ́. Kí Ọlọ́run kí ó sọ wá di ọmọ, kí ó yí ìṣe wa padà, kí ó yí ohun gbogbo tí a ń ṣe padà. Sọ fún Ọlọ́run wípé òun fẹ́ ìyípadà, òun fẹ́ àyà tuntun, òun fẹ́ ọkàn tuntun. Bí o bá gbàdúrà, Ọlọ́run pẹ̀lú ẹ̀mí rẹ̀ yóò bá ọ jẹ́rìí nínú ọkàn rẹ wípé o ti di ọmọ Ọlọ́run. Kúnlẹ̀ láti gbàdúrà, tàbí kí o di dúró láti gbàdúrà. Sọ fún Ọlọ́run kí o sì gbàdúrà títí a ó fi jẹ́rìí nínú ọkàn rẹ wípé ìyípadà yìí tòótọ́, òpó ti dé. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ wípé lónìí ni a tún wá síwájú yín ní àkókò ìsọjí àti iṣẹ́ ìyanu yìí. A dúpẹ́ wípé ò yí padà, a dúpẹ́ wípé ọ̀rọ̀ yín kò yí padà, a dúpẹ́ wípé àánú yín, oore ọ̀fẹ́ àti agbára yín kò yí padà.
1: wepe sibe sibe loni bi aba wa oju yin a o ri bi aba fe ore lati odo yin e o se fun wa adupe wepe e ka wa ye si eni ti o wa se waju yin lati wa gboro olorun lati wa mura wa sile fun ipada bo Jesu Christi e gba pe ati yin wa ni oruko Jesu loni bi ati wa adura wa ni wepe e o ba wa soro gege bi baba si omo e o se wa loju lati je ki a ri ipese atorun wa te ti pese fun wa ni akoko ti a wa yi adupe e gba pe ati yin wa ki e se gbo adura wa nitori wepe a gbadura ni oruko Jesu Christi oluwa wa loni mo gbagbo wepe o ti gbo lati enu adari wa nipa imura sile ti a nse ati awon imura sile ti o ye ki a tun se nitori ipade ti o nbo ni waju wa wepe ni akoko ajinde ani ipago awon eniyan mimo nitori be gege bi ati so fun o ye ki o ma gbaradi o ye ki o ma mura sile ki o ba le je alabapin ninu awon ebun orun ati ninu awon ipese atoke wa ti olorun yo ya lo wa ni akoko ipago yi ati so wipe ni ojobo ni ose ti nbo eyi ni ojo alamisi gege bi ojo oni ni ose ti nbo titi di ojo aje eyi ni ojo Monday ni ojo ikejidinlogbon osu yi titi di ojo kini osu ti nbo ni a o fi ni ipago yi mo si mo wipe awon adari wa yo ti so fun o ibi ti ipago ti re yo wa pelu awon eniyan olorun nitori be ke a ma se jafara ke a mura sile ke a ma se ri enikan ti yo rin irin ajo ni akoko yi nitori o je akoko ti olorun fe bokun wa ti o nfe mu aini nipa ti emi igbesi aye wa ti o fe mu kuro ti o nfe pese wa sile fun bibo Jesu nitori gege bi ati nfoju sona ati gege bi ati nse akiyesi ari wepe Jesu Christi oluwa olugbala wa ti a nreti ki yo pe de o si ye ki a mura sile ki a ma se dabi awon wundia alaigbon sugbon ki a le je wundia ologbon nitori be mura sile ki o ri wepe o wa ni ipago ni akoko yi ki se be nikan o ye ki o so fun awon ara ile re awon aladugbo re awon ti ejo ngbele o ye ki o so fun won nipa ti ipago ti nbo yi ki o si mo wepe olorun setan o mura sile lati bokun wa ki iwo paapa pelu awon na ki e ba le je alabapin ninu awon ti olorun fe se fun wa loni nitori ti akoko wa ti lo won o ma ba wa soro die nipa ipese olorun ni akoko iyan ipese olorun ni akoko iyan bi a ba nso nipa iyan tabi nipa oda mo ro wepe o ye ki o je ohun ti o ye enikookan wa awon ti won wa ni aye ni igba ajakale ogun ajakaye ti ikeji ni odun die seyin ni bi aadota odun seyin a o ri wepe ni akoko naa iyan ati oda o mu ni ile wa iyo o soro lati ri ounje o soro lati ri ti o fi je wepe opolopo ni o je wepe ebi ni o pa won ku tabi awon arun miran ni o fi ara won se bogbe ti o je ki won ki o fi ile bora bi a ba nso nipa iyan akoko iyan o je akoko ti o buru jojo ti a n gbadura wepe ki olorun ki o ma je ki a ma ri iru igba be sugbon o ye ki a mo wepe ninu oro olorun akoko iyan wa ati wepe ninu akoko iyan yi olorun ma n pese fun awon eniyan ti re je ki a wo Amosi ori kejo láti ẹsẹ ìkọkànlá. Amosi orí kẹjọ, bí o bá ti ń ṣí ìwé Danieli, bí o bá tẹ̀síwájú ó rí ìwé Hosea, bí o bá tẹ̀síwájú láti ìwé Hosea ó rí Joeli, bí o bá sì tẹ̀síwájú láti Joeli ó rí Amosi. Amosi orí kẹjọ láti ẹsẹ ìkọkànlá, kíyè sí ọjọ́ náà dé, tí ni Olúwa Ọlọ́run wí, èmi ó ran èèyàn wá sí ilẹ̀ náà, kì í ṣe èèyàn oúnjẹ tàbí òǹgbẹ fún omi, ṣùgbọ́n èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Olúwa. Níhìn-ín lè a ti sọ láti ẹnu wòlíì Ọlọ́run, ó sọ wípé báyìí ni Olúwa wí, wípé èèyàn ń bọ̀ ní ilẹ̀ náà. Ọlọ́run rán Amosi láti sọ fún àwọn ará Ísíráélì, ó ń sọ fún wọn wípé àkókò èèyàn dé. Pàtàkì ó ń sọ fún àwọn ará Samaria ní àkókò náà wípé èmi ó ràn èèyàn wá sí ilẹ̀ náà, ṣùgbọ́n ó sọ fún wa, ó ní kì í ṣe èèyàn nípa ti oúnjẹ jíjẹ, tàbí kì í ṣe ti òǹgbẹ nípa omi mímu, ó ní ṣùgbọ́n èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Olúwa. Ó ṣeéṣe kí ó má jọ ọ́ lójú, ó ṣeéṣe kí o má mọ bí ó ṣe ṣe pàtàkì tó wípé Ọlọ́run ń sọ nípa èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Olúwa. Ìgbà tí a ń sọ nípa gbígbọ́ ọ̀rọ̀ Olúwa, ó pín sí ipa méjì. Ìkíní, àti fún àwọn ọmọ Ísíráélì ní ọ̀rọ̀ Olúwa tí a kọ sílẹ̀, a sì ti rán àwọn ọmọ Léfì àti àwọn àlùfáà, a ti rán ọ sí wọn láti ṣe ìtumọ̀ ọ̀rọ̀ tí a kọ sílẹ̀ yìí nípa ìmísí ẹ̀mí Ọlọ́run. Ọlọ́run wá ń sọ fún ọ wípé ìgbà kan yóò dé ní ìgbésí ayé àwọn ọmọ Ísíráélì tí ó jẹ́ wípé ìmísí tí ó yẹ àwọn ọmọ Léfì, ìmísí tí ó yẹ àwọn àlùfáà láti ṣe ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run fún wọn, kí ó ba lè tù wọ́n lára, kí ó ba lè yí wọn padà, kí ó ba lè jẹ́ kí wọn kí ó ní ìgbàgbọ́ wípé ìmísí àtọ̀run wá yìí a kì yóò fún ọmọ Léfì, àti wípé wọn kì yóò lè gbọ́ ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí ń ṣe ní yẹ, tí ń ṣe ní pé. Ìkejì ni wípé Ọlọ́run rán àwọn wòlíì sí àwọn ọmọ Ísíráélì, ó sì máa ń fún wọn ní ọ̀rọ̀ tí ó wá láti ẹnu Olúwa, ó máa ń fún àwọn ọmọ Ísíráélì, ṣùgbọ́n Ọlọ́run wá ń sọ fún ọ wípé ìgbà kan yóò dé tí ọ̀rọ̀ tí ó ń wá tààrà láti ẹnu Olúwa wá sí ọkàn, wá sí ìṣípayá àwọn wòlíì wọ̀nyí, kí a ba lè fún àwọn ọmọ Ísíráélì wípé ìgbà kan yóò dé tí wọn kì yóò ní irú àǹfààní bẹ́ẹ̀, wípé yóò jẹ́ ìgbà èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Olúwa. Ní irú àkókò bẹ́ẹ̀, òkùnkùn yóò bolẹ̀ biribiri. Ní irú àkókò bẹ́ẹ̀, agbára àti bọ́lọ́wọ́ èṣù kì yóò sí. Ní irú àkókò bẹ́ẹ̀, àti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run láti mọ bí a ti gbàdúrà yóò ṣòro jọjọ. Ní irú ìgbà bẹ́ẹ̀, ìtùnú láti òkè wá tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó máa mú wá kì yóò wá sí ọ̀dọ̀ àwọn ènìyàn náà. Ní irú ìgbà náà tí ìyàn ọ̀rọ̀ Ọlọ́run bí ó bá wà, kì yóò lè sí ìrètí nínú Ọlọ́run, nítorí wípé ọ̀rọ̀ Ọlọ́run ní fini lọ́kàn balẹ̀, ọ̀rọ̀ Ọlọ́run ní fúnni ní ìtùnú, ọ̀rọ̀ Ọlọ́run ní fúnni ní ìrètí, ọ̀rọ̀ Ọlọ́run ní jẹ́ kí a mọ̀ bí a ti gbàdúrà, ọ̀rọ̀ Ọlọ́run ní fún wa ní ìgbàgbọ́, ọ̀rọ̀ Ọlọ́run ní jẹ́ kí a mọ̀ wípé bàbá wa ń bẹ lé ọ̀run, ọ̀rọ̀ Ọlọ́run ní jẹ́ kí a mọ̀ wípé èṣù lágbára lórí àwọn ọmọ Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run ní jẹ́ kí a mọ̀ wípé Ọlọ́run ń pèsè ààyè kan sílẹ̀ fún wa, wípé ní ìgbà tí àkókò bá tó yóò mú wa lọ sí ọ̀dọ̀ ara òun ti kára rẹ̀, Ọlọ́run wá ń sọ fún wa wípé ìgbà ń bọ̀. Ní àkókò ayé àwọn ọmọ Ísíráélì tí ó jẹ́ wípé òkùnkùn yóò bolẹ̀ biribiri, nítorí wípé ìyàn gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yóò wà láàrin wọn. Wò ó láti ẹsẹ̀ kejìlá, wọn ó sì máa rìn kiri láti òkùnkùn dé òkùnkùn àti láti àríwá, ṣe gáfrà fún mi, wọn ó sì máa rìn kiri láti òkun dé òkun àti láti àríwá àní títí dé Gabasi, wọn ó sáré sí wá sẹ́yìn láti wá ọ̀rọ̀ Olúwa, wọn kì yóò sì rí i. Lé ọjọ́ náà, le awon arewa wundia ati awon odomokunrin yo daku fun ongbe eni aso fun amo israeli we pe akoko eyan o nbo laarin won eyan gbigbo oro olorun oro olowa kini se ti olorun so be ki lo mu iru akoko be wa si igbese aye won o se ni laanu we pe afowofa awon mo israeli tabi awon ara samaria ni eyan gbigbo oro olorun yi ni o fi de ba won o je mo ni aye ti a wa loni bi eyan ba wa nibi kibi eyan gbigbo oro olorun eyan gbigbo oro olorun ni awon abule tabi ileto tabi ni ilu tabi ni awon ile isin ti a ti ko kale eyan gbigbo oro olorun ti o wa nibe won je afowofa awon eniyan olugbe ilu na ye ki a wo amosi orikeje amosi orikeje lati ese ikejila amasi aso fun amosi pelu pe iwo ariran lo sa lo si ile juda se ma jeun nibe se ma so tele nibe sugbon ma se so tele mo ni beteli nitori ibi mimo oba ni afin oba sini sori ohun ti mo fi so wipe iyan oro olorun ti o mu laarin won tabi ti a so wipe yo mu laarin won o je afowofa won ohun ti a ri ni wipe ikan ninu awon ejoye o pe amosi o so fun pe ki o kuro ni ilu nitori wipe oba n gbe ni hi ati nitori wipe afin oba o wa ni hi ati wipe ibi mimo eyi ni ni ibi ile isin eti oba ma nlo o wa ni hin nitori be won o fe ki o ma soro ti o ti ma nso oro olorun ti o nso wipe a o da ilese lebi a o da ilese lejo wipe ani lati ronupo ada won so wipe awon o fe gbo iru iwaasu be bi o ba ka gbogbo iwe amosi o ri wipe ohun ti amosi ti o ntenumo ni wipe fun ire koja mefa ati ese nla tabi meje wipe nitori be idajo nbo lori awon eniyan na nkan ti o nso fun ni wipe won lati ronupo ada bi won ba fe ri oju olorun won fe oju ere lati odo olorun won fe emi si lati oke wa won fe alaafia ati anu lati odo oluwa wipe won lati ronupo ada sugbon amasia won so fun amosi wipe o to ge ronupo ada ti poju wipe ki a se atunse o ti poju ki a ma kepe oluwa wipe ki o so wa di mo ki o yi okan wa pada o ti poju wipe ki o sa lo si beteli ki o sa lo si ibomiran nitori pe afin oba wa nihin nje ki a se be ni ori loni wipe ni opolopo ilesin ni opolopo ijo eleyameya ni a ti ri wipe won ki fe gbo oro oluwa won a ko eti ikun si oro olorun bakan na ni a ri wipe bi won ti se ni akoko awon ti amosi be ni won se loni eyi ni iyan fi de iyan gbigbo oro oluwa ninu timothy keji ori kerin timothy keji ori kerin ese iketa ati ese ikerin nitori pe igba yo de ti won ki yo le gba eko ti o ye koro sugbon bi won ti je eni ti etin rin won o lo ko olukojo fun ara won ninu ife ko fe ara won won o si yi eti won pada kuro ninu otito won o si yi pada si itan asan bi o ba je eni ti o tin lo si ile ise kan tele tele ki o to wa si hin o ri wipe ohun ti a so yi ni a ri ni opolopo ile isin wipe igba yo de igba na si ti de tan ti won ki yo le gba eko ti o ye koro opolopo ninu awon ile isin ni a ti ri awon igbimo alabe sekele ti a ri wipe won ma so fun oni waso wipe bi a ba waso wipe ki a ma ko obirin jo a oni le dawo apo alufa o bi a ba waso oko kan aya kan awon olokiki eniyan won ki o le wa si ile isin wa bi aban wa su we pe ke a se atunse owo ti ati ji tele tele ti ati fi kole ti ati fi ramoto we pe ki a tun pada lo si bi ti ati ji awon won yi ile ise ti ati ko dukia won we pe ke a tun lo se atunse bi aban so be awon osi awon oloselu won ki o le wa si ile isin wa bi aban so wi pe ki a ma se oso aye ke ma rin rin aye bi e ba wa so eko ti o ye koro lati inu oro olorun we pe awon gbajumo obirin won ki o le wa si ile isin wa nitori be won ma so fun bishop won ma so fun awon alufa won ma so fun awon alori oniwaasu won wi pe ki won ki o menu duro nipa ti oro irunupo oda nipa oro atunse nipa oro gbegbekele Jesu Christi fun igbala won ma so wi pe ah bi aban so pe ki awon eniyan ki o ma se je egbe awo bi aban so be awon eniyan ti o se pataki won ki o le wa si ile isin wa e ni won fi pa awon ni waasu won lenu mo e ni o fi je wi pe ni opolopo ile isin ni ayika wa nihin bi o ba lo sibe ati gbo oro olorun ti o ye koro o soro popo nitori pe igba yo de ti won ki yo le gba eko ti o ye koro bi ati le waasu re fun won won ki yo le gba se o mo we pe nihin olorun ni o pese fun wa olorun ni o foju anuwo wa ti o je ki a le duro lori eko ti o ye koro ti a fi n so fun gbogbo eniyan we pe gbogbo eniyan le o sa ti se ti o si ti kuna ogo olorun gbogbo eniyan iba se olola iba se olokiki iba se ijoye iba se mekunu wi pe ninu agbara ti wa ise ododo ti wa wi pe ko sese lati ri oju oluwa bi a ba fe ni igbala bi a ba fe ni idariji bi a ba fe di omo olorun ani lati je wo ese wa ki a ko sile ki a si gba Jesu Christ eni ti o ku fun wa ni ori ige agbelebo ki a gba gbo eko ti o ye koro niyi sugbon opolopo ile isin ni o ti soro lati waasu igbala nipasẹ itutu Jesu Christ tabi ki a ma waasu nipa isodi mimo we pe nigba ti a ba ti ni igbala ani lo siwaju olowa ki olorun ki o we okan wa mo ki olorun fun ara re ki o mu gbongbo ese ti o wa ninu wa ki o yo kuro eda adamu ti o wa ninu wa ki o fa tu ki o fa jade we pe ki o le so wa di mimo awa ti a ti je eni egbin eni ele ri tele tele ninu ironu wa ninu ilepa wa ninu okan wa ninu emi wa ki eje Jesu Christi ti weni mo titi de inu ki o we wa mo tinu tinu ki a ba le funju egbon wu lo ni opolopo ile isin ni o ti soro lati waasu nipa isodi mimo be ni asiranti pe Jesu ni eje pipe mimo bi baba yin tin be le orun bi o ti je pipe bi o ti je mimo nitori be igba ti de fun opolopo ile isin ti won ko gba eko ti o ye koro sugbon bi won ti je eni ti etin rin won lo ko olukojo fun ara won nipa ife ku fe ara won ese ikerin won o si ye ti won pada kuro ninu otito won o si yi pada si itan asan e ni ari ni opolopo ile isin ti a n ba pade e ni a fi so wi pe iyan gbigbo oro olorun o ti de sugbon gege bi a ti so fun o ipago ajo ti n bo yi fun ti akoko ajinde o je igba ipese lati oke wa o je igba ti olorun yi o ma yi opolopo okan pada igba ti opolopo yi o le di atunbi igba ti opolopo yi o le gbadura agbayori lati le ni ore ofe idaniloju ninu okan won wi pe won je ti olorun o je igba ti opolopo omo oninakuna lokunrin lobirin yi o le pada wale o je igba ti a o dari ese won ji won o je igba ti a o ko oruko won ni iwe iye le orun o je igba ti olorun fun ara re pelu ina atorun wa yo ji o gbogbo ohun ti o wa ninu okan ti ko je ife olorun yo jo won kuro o je igba ti a o da emi olorun si ori awon ti a ti so di mimo o je igba ti a o le gbadura ti awon aini wa nipa ti emi aini wa nipa ti ara ti olorun fun ara re yo pese fun wa lati orun wa awon ti o ba gba olorun gbo yo ma foju sona fun iru akoko be ti olorun yóò tú ẹ̀mí rẹ̀ jáde sí orí àwọn ènìyàn rẹ̀. Ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ọ wípé bí èèyàn tilẹ̀ wà káàkiri àgbáyé, káàkiri orílẹ̀-èdè, káàkiri àwọn ilé-ìsìn, káàkiri ní ìdílé kọ̀ọ̀kan, Ọlọ́run ó ti pèsè fún àwọn ènìyàn tirẹ̀. Ìpèsè Ọlọ́run ni a sì jẹ́ kí ó di mọ̀ fún ọ wípé ní ìgbà ìpàgọ́ àjọ tí a fẹ́ ṣe ní àkókò àjínde yìí, Ọlọ́run fún ara rẹ̀ ó fẹ́ farahàn wá. Mo sì gbàdúrà wípé fún ẹnì kọ̀ọ̀kan wa tí à ń gbọ́ mi lónìí, Ọlọ́run yóò farahàn wá ní orúkọ Jésù. Ọlọ́run yóò pèsè ní kíkún fún àìní wa nípa ti ẹ̀mí ní orúkọ Jésù. Wo láti àwọn ọba kejì, orí keje láti ẹsẹ̀ ìkíní. Nígbà náà ni Elisha wípé ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Báyìí li Olúwa wí, ní ìwòyí ọ̀la li a ó ta òṣùwọ̀n ìyẹ̀fun kíkúná kan ní ṣékélì kan ní ẹnu bodè Samaria. Yẹ kí a dúró níbẹ̀. Èèyàn ti mú ní àkókò Elisha ní Samaria ní Israeli. Èèyàn yìí ó sì ti kó ìyà ọ̀pọ̀lọpọ̀ bá wọn. Wo orí kẹfà àwọn ọba kejì, ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n. Èèyàn ńlá kan sì mú ní Samaria, sì kíyè sí wọ́n dò tí tó bẹ́ẹ̀ tí a fi ń ta orí kẹ́tẹ́kẹ́tẹ́ kan ní 100 ìwọ̀n fàdákà àti 4/4 òṣùwọ̀n káàbò ìmí ẹyẹlé ní ìwọ̀n fàdákà 5. Nǹkan tí ó dé bá wọn yìí ó jẹ́ nǹkan tí wọn kò ronú wípé ó lè dé bá ọmọ Israeli, àwọn ará Samaria. Ṣùgbọ́n ó dé bá wọn. Èèyàn mú ní ilẹ̀ náà. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹni tí kò kọ̀ wọ́n sílẹ̀ pátápátá, ẹni tí ó rán wòlíì rẹ̀ sí wọn. Èyí ni a fi rí kà nínú orí keje ẹsẹ̀ ìkíní. Nígbà náà ní àkókò èèyàn náà, ní àkókò ọ̀dá tí ó dé bá wọn, ní àkókò àìríjẹ àìrímu tí ó dé bá wọn, ní àkókò ìpọ́njú, àkókò ìṣẹ́níṣẹ́ tí ó dé bá wọn, ní ìgbà náà ni Elisha wípé ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ohun tí ó yẹ kí ó dùn mọ́ nínú ni wípé bí òkùnkùn tilẹ̀ ṣú, bí a bá lè gbọ́ ọ̀rọ̀ Olúwa ìmọ́lẹ̀ yóò dé. Bí ebi tilẹ̀ ń pa wá, bí a bá lè gbọ́ ọ̀rọ̀ Olúwa oúnjẹ yóò wà fún wa. Bí ó tilẹ̀ jẹ́ wípé èṣù ti mú kí a ṣubú, ó ti mú kí a padà sẹ́yìn, bí a bá lè gbọ́ ọ̀rọ̀ láti ẹnu Olúwa ó dájú wípé a ó bùkún wa. Níhìn-ín ni a sọ wípé gbọ́ ọ̀rọ̀ Olúwa. Báyìí ni Olúwa wí, ní ìwòyí ọ̀la ni a ó ta òṣùwọ̀n ìyẹ̀fun kíkúná kan ní ṣékélì kan ní ẹnu bodè Samaria. Àwọn ẹlòmíràn wọn ò mọ ìyàtọ̀ láàrin wòlíì àti ọmọ Léfì. Àwọn ẹlòmíràn wọn mọ ìyàtọ̀ láàrin ọmọ Léfì àti ọmọ Ísírẹ́lì. Àwọn ẹlòmíràn wọn mọ ìyàtọ̀ láàrin ọmọ Ísírẹ́lì àti àwọn ará Jébúsì, àwọn kẹfìrí. Bí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ kan láti ẹnu ẹnìkan, wọn kì í rò wípé ta ló ń sọ̀rọ̀. Ṣé ó jẹ́ wòlíì Ọlọ́run? Ṣé ó jẹ́ ọmọ Léfì, èyí tí a ti fi àmì òróró yàn sọ́tọ̀, èyí tí a fi ẹ̀mí Ọlọ́run fún láti ṣe ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run fún àwọn ènìyàn? Tàbí ó jẹ́ ọmọ Ísírẹ́lì, àwọn tí a ti fún ní májẹ̀mú Ọlọ́run? Tàbí ó jẹ́ kẹfìrí ará Jébúsì? Níhìn-ín ni wòlíì Ọlọ́run. Elisha, ẹni tí ó jẹ́ wípé ìlọ́po méjì ẹ̀mí àti agbára Elija ni ó wà ní ìgbésí ayé rẹ̀, tí ó sì wípé gbọ́ ọ̀rọ̀ Olúwa. Mo jẹ́ sọ fún ọ, bí o bá rí ènìyàn bí Elisha, ẹni tí ó kún fún ìmọ̀ Ọlọ́run, ẹni tí ó kún fún òye ọ̀rọ̀ Ọlọ́run, ẹni tí ó kún fún ìlọ́po méjì tàbí ìlọ́po méje agbára tí ó wà lórí àwọn ẹlòmíràn, bí irú ẹni bẹ́ẹ̀, bí ó bá tọ̀ ọ́ wá, bí ó bá sọ wípé gbọ́ ọ̀rọ̀ láti ẹnu Olúwa, ó yẹ kí o fi ìyàtọ̀ sí wòlíì tàbí ọmọ Léfì. Ó yẹ kí o mọ ìyàtọ̀ tí ó wà láàrin aṣojú Ọlọ́run àti kẹfìrí. Àwọn ẹlòmíràn wọn ò mọ̀ wípé Ọlọ́run ó dá wa lọ́lá nínú ìjọ wa. Níhìn-ín
2: gba ti o ba ri ti mo duro ni waju re ti mo nso fun o wi pe ki o gbo oro oluwa o ye ki o mo wi pe iyato wa laarin emi ati omo lefi iyato wa laarin emi ati awon onigbagbo miran ti o n ba pade iyato wa laarin emi ati awon keferi mo nso fun o wi pe ni ofe ti o n bo yi gege bi oro lati enu oluwa wi pe ninu ipago ajinde ti o nbo olorun yo dabira ni igbese aye re bi oro ti mo so fun oyi bi o ba gba lati enu oluwa bi o ba mo wi pe ki se omo lefi ni soro bi o ba mo wi pe ki se eniyan lasan ni soro fun o wi pe eni ti o mo inu olorun eni ti o ni emi olorun eni ti o ni imole lati oke wa eni ti a si loju eni ti a je ki o ni isepaya lati orun wa oni o ba o soro wi pe ki o gbo wi pe ki o ma se rin ajo wi pe ki o ma se lo si ibikibi wi pe ni ofe ti o nbo yi olorun yo dabira ni igbese aye re mo si gbagbo mo gba ere olorun je wi pe ni ofe ti o nbo yi bi o ba je eni ti o gbagbo bi o ba farabale bi o ba wa Olorun yo se opolopo ise iyanu ni igbese aye re. Mo so nipa ise iyanu ti atunbi. Ise iyanu ti ore ofe akunwo sile ni igbese aye re. Ise iyanu ti sodi mimo. Ise iyanu ti ife agbara mi Olorun kun ni. Ise iyanu ti adura re ti Olorun yo gba ati opolopo ohun miran ti Olorun yo se fun o. Wo nihi ni a ri enikan ti ko gba oro Olorun gbo. Awon ti o gbagbo ni won ma nfi oro olorun se agalamasa ton ma so wi pe be na ni won ma so ki abale lo si ipago ajo be na ni won ma so mi o gbagbo wi pe iru nkan be le sele ye ki a wo ibatan iru awon eniyan be eni ti o ti se be saju ti won ni ese ikeji nigba na ni ijoye kan le owo eni ti o ba nfi ara ti da eni olorun li ohun o si wi pe ki ye si bi oluwa ti le se perese li orun nkan yi a le ri be o si we pe kiye si iwo ki oju re ri sugbon iwo ki o je ninu re adura mi ni wo pe iru ohun ti o fo si ijoye yi ki iru ohun be ki o ma se fo si wa lai lai ni oruko Jesu sugbon ranti o oro enu re ni o se ko pa aigbagbo re ni o je ki o ku ni aitu ojo aigbagbo re ni o je wi pe iyan na ni o ba lo nigba ti ipese olorun de nigba ti olorun ti o boju wa awon eniyan re ti o ran ipese si won o se ni lanu wi pe alaigbagbo yi ko le je ninu re I awon elomiran won ma nfi aigbagbo han ni ru ipago ajinde ti o nbo yi won ma so wi pe awon o gbagbo wi pe ipago yi yo yato si e ti atini lati eyin wa tabi yo yato si awon isin ti atini lati ojo aiku ojo aje ati ojo bo won ki le fi ye si oro olorun wi pe olorun ti o ti se ileri yo muse nitori be je ki o yi o ma se wa ninu egbe awon alaigbagbo sugbon wa ninu egbe awon ti o gba olorun gbo ni ese keta si ese kejo bi o ba dele ki o lo ka o ri wi pe awon adete ni o kokko je alabapin ipese olorun ma se je ki o ya o lenu nitori wo pe eyi ni a ti so fun wa wi pe alabokun fun ni awon otoshi li emi nitori pe ti won ni ijoba olorun awon ti a o ka si gege bi eniyan awon ti a o ka si gege bi eni nla gege bi oloye gege bi ojogbon gege bi awon ti oba le farati awon ni won kokko se alabapin ninu ebun atorun wa ti a fun awon ara samaria ni akoko yi be na ni bi iwo paapa bi o ba le je otosi ni emi bi o ba le je eni ti o seriba bi o ba le je eni ti o gbo ti olorun bi o ba le je eni ti o farati olorun ti o si je eni irele ti o so wi pe bi won ti so fun wa be ni emi na yo se ti o je eni tin gberaga ti o je eni tin jiyan ti o je eni tin so wi pe oro olorun o ri be bi o ba le je otoshe li emi o ri wipe Olorun yo bukun olopo lopo ni ipago ajo tin bo yi o ni esawo ipe yin ara bi o ti se pe ki se opo awon ologbon eniyan nipa ti ara ki se opo awon alagbara ki se opo awon olola le ape sugbon Olorun ti yan awon were awon otosile emi le aye yi lati fi daamu awon ologbon Olorun si ti yan awon ohun ailera aye lati fi daamu awon ti o le agbara o ti a nso ni we pe ti o ba je eni ti o rele ni iwa ni ero ni ise bi o ba je ele ti omo ti ntete gboran ti o gberaga si oro Olorun bi o ba gba oro Olorun gbo ti a ti so lati enu eni Olorun o daju we pe a o bukun o sugbon bi a ba wo ese ikesan ob awon oba keje ori keje ese ikesan nigba na ni won wi fun ara won pe awa ko serere oni yi ojo ihin rere ni awa se dake bi awa ba duro titi di afe mojumo eya yo je wa nje nisisiyi ewa eje ki a lo iso fun awon ara ile oba awon adete merin won yi nigba ti won ri awon ikogun awon aso awon agbada awon ounje won be si ni jeun won be si ni ko awon kan won yi won fe je ki o je ti won nikan nigba yi ni emi Olorun ran won leti wo pe anikan jopon ko se dara dara wi pe o ye ki won ki o lo so fun awon elomiran yi ni ise ti Olorun gbele wa lowo wi pe bi akoko ipade yi ti nbo o ye ki a so fun awon aladugbo wa o ye ki a so fun awon ebi wa o ye ki a so fun awon ti an ba pade loja o ye ki a so fun awon ti an ba pade ni ibodoko o ye ki a so fun awon ti an ba pade ni opopona we pe akoko ipese lati orun wa igbala latoke wa idariji ese isodi mimo ife agbara emi Olorun kun ni akoko ti Olorun yo gba adura wa akoko na nbo we pe o ye ki enikokan won ati awa pelu ki a pejo pelu awon eniyan Olorun nitori be mo fe ki o dide duro nisinsin yi ki o so fun Olorun wi pe o di agbenuso fun Olorun o si so fun awon elomiran o sese ki a ti fun ani iwe kekeke ni owo wa bi a ba si fun ani iwe kankan ni owo wa ki a mu iwe kan ki a be si ni ko awon ti a fe so fun awon ti a fe fi toleti awon ti a fe pe wa nitori akoko eyan ni a wa yi akoko oda ni awa yi so fun awon elomiran we pe Olorun fe bokun won so fun awon elomiran we pe a nreti won so fun awon elomiran we pe akoko ipese lati orun wa o ti de ni akoko ipago yi so ranti ni eyi ti o koja awon ti o le so fun tabi awon ti o so fun ti won o wa lo so fun won ni akoko yi we pe Olorun nreti won igba itura igba ipese igba anu igba ibukun o tun ti de nitori be ye ki a so fun won awon ti a ba n so fun bi won ti n gba bi won ti n wa be ni irawo kokan yo ma wa ni ade wa ni igba ti awon eniyan won yi ton ba gbadura agba yori si igbala ni igba ti a ba mu won wa ti a gbadura pelu won ti a ri wi pe won gba Jesu gege bi Oluwa ati Olugbala won yo mu ki irawo ki o wa ninu ade wa yo mu ki awon ileri ti Olorun se fun wa yo je ki o di mimuse yo si je ki ere wa Olorun ki o ma poju be lo gbadura ki o so fun Olorun wi pe o so fun awon elomiran ki won ba le wa lati je alabapin ninu awon nkan ti Olorun pese fun wa ni akoko ti nbo yi
3: DCLM Radio. The spiritual welfare is our concern.
4: Pisteli ekini ti Paul Aposteli si Timotiu ori iketa otito ni oro na bi enikan ba fe oye bishop ise rere ni o nfe nje bishop je alailegan oko aya kan olusora alaire koja oniwa yiye olufe alejo sise eni ti o le se oluko.

0: má fi ara wọn fún wáìnì púpọ̀, kí wọ́n má jẹ́ olójú kòkòrò, kí wọ́n má di ohun ìjìnlẹ̀ ìgbàgbọ́ mú ní ọkàn funfun. Kí a sì kọ́ wá ìdí àwọn wọ̀nyí dájú pẹ̀lú, nígbà náà ni kí a jẹ́ kí wọ́n jẹ oyè díákónì bí wọ́n bá jẹ aláìlẹ́gàn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ó yẹ fún àwọn obìnrin láti ní ìwà àgbà, kí wọ́n má jẹ́ asọ̀rọ̀ ẹni lẹ́yìn bí kò ṣe aláìrí kọjá, olóòótọ́ ni ohun gbogbo. Kí àwọn díákónì jẹ́ ọkọ obìnrin kan, kí wọn kí ó káwọ́ àwọn ọmọ wọn àti ilé ara wọn dáradára. Nítorí àwọn tí ó lo oyè díákónì dáradára ra ipò rere fún ara wọn àti ìgboyà púpọ̀ ní ìgbàgbọ́ tí ń bẹ nínú Kristi Jésù. Ìwé nǹkan wọ̀nyí ni mo kọ sí ọ, mo sì ń retí àti tọ̀ ọ́ wá ní lọ́ọ́lọ́. Ṣùgbọ́n bí mo bá pẹ́ kí ìwọ kí ó lè mọ bí ó ti yẹ fún àwọn ènìyàn láti máa hùwà nínú ilé Ọlọ́run tí í ṣe ìjọ Ọlọ́run alàyè, ọ̀wọ̀n àti ìpìlẹ̀ òtítọ́, láì ṣiyèméjì títóbi ni ohun ìjìnlẹ̀ ìwà bí Ọlọ́run, ẹni tí a fi hàn nínú ara, tí a dáláre nínú ẹ̀mí, tí àwọn ángẹ́lì rí, tí a wàásù rẹ̀ láàrin àwọn orílẹ̀-èdè, tí a gbàgbọ́ nínú ayé, tí a gbà sókè sínú ògo.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lẹ́ẹ̀kan sí i wípé ẹ mú wa wá sọ́dọ̀ ara yín. A dúpẹ́ wípé nígbà gbogbo ni ẹ máa ń pè wá jọ láti jẹ́ kí ìmọ̀ àti ètè ọkàn yín kí ó di mímọ̀ fún wa, àti láti ṣe wá lóore, láti ṣe wá láǹfààní. A dúpẹ́ wípé ẹ kà wá yẹ, ẹ fà wá, ẹ yọ wá kúrò nínú ayé. Ẹ kò jẹ́ kí a máa rìn nínú òkùnkùn, kí a máa ṣe ohun tí kò tọ́, ṣùgbọ́n ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ni ẹ máa ń kó wa jọ pọ̀ láti sọ inú yín di mímọ̀ fún wa. A dúpẹ́, ẹ gbà pé àtìyìn wa ní orúkọ Jésù. Ẹ̀bẹ̀ wa ni wípé àǹfààní tí a ní yìí láti máa wá fún ìtọ́nisọ́nà, fún ẹ̀kọ́, fún àṣepé àwọn ènìyàn mímọ́. À ń bẹ̀bẹ̀ wípé àǹfààní yìí kò ní ré wa kọjá, ẹ kò ní fà á sẹ́yìn kúrò lọ́dọ̀ wa ní orúkọ Jésù. Bí ẹ sì ti ń bá wa sọ̀rọ̀, ẹ fún wa létí ọmọ láti ṣe àti láti rìn gẹ́gẹ́ bí ìlànà tí ẹ ń fi hàn wá ní ìgbà gbogbo. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ẹ tún fara yín hàn wá lónìí lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ̀kọ́ Bíbélì tí a ó ní lónìí, ó jẹ́ ẹ̀kọ́ Bíbélì àkànṣe tí ó ṣe pàtàkì púpọ̀. Bí o bá wo àkòrí ẹ̀kọ́ náà ní ìwé ọwọ́ rẹ, ó rí wípé mo fẹ́ bá ọ sọ̀rọ̀ láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Kí a kúnkún sọ wípé a fẹ́ fi inú Ọlọ́run pa ara wa nípa ohun tí ó ṣe pàtàkì tí ó wà níwájú wa. Èyí ni a fi kọ àkọlé ẹ̀kọ́ yìí ní jẹ́ kí ayé gbọ́. Wo Isaiah orí kẹrìnlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní. Isaiah orí kẹrìnlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní. Súnmọ́ tòsí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́, tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn, jẹ́ kí ayé gbọ́ àti ẹ̀kún rẹ̀, ayé àti ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde. Bí o bá wo ohun tí Isaiah ń sọ níhìn-ín, ó kó gbogbo iṣẹ́ ìránṣẹ́, àwọn wòlíì ní májẹ̀mú láéláé àti àwọn àpọ́stélì, àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú májẹ̀mú tuntun, ó kó o papọ̀. Bí a bá wo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ní fínífíní, ni wòlíì Isaiah ó ń kígbe. Ó ní súnmọ́ tòsí, èyí jẹ́ wípé ayé jìnà sí Ọlọ́run, àyà ayé kúrò nípa sí Ọlọ́run. Nítorí pé wọ́n jìnà sí Ọlọ́run, wọn kò gbọ́ ohùn Ọlọ́run. Èyí ni a fi rán Isaiah láti sọ fún ayé wípé èé ṣe tí wọ́n fi jìnà réré bẹ́ẹ̀, èé ṣe tí wọ́n fi takété. Èyí ni ohùn ìpè àti ohùn ẹ̀bẹ̀ tí a lóore tí ó ń ké sí wọn wípé súnmọ́ tòsí ẹ̀yìn orílẹ̀-èdè. Bí a bá ń sọ nípa àwọn orílẹ̀-èdè tí

0: wà nínú òkùnkùn. Àwọn orílẹ̀-èdè tí ó jẹ́ wípé ìbọ̀rìṣà ní ìsìn wọn. Àwọn orílẹ̀-èdè tí wọ́n rò pé wọ́n mọ Ọlọ́run ṣùgbọ́n tí wọn kò mọ Ọlọ́run. Àwọn orílẹ̀-èdè tí wọ́n rò wípé bóyá nígbà tí wọn kò ní òjò, àwọn rúbọ sí òrìṣà wọn, wọ́n rò wípé òrìṣà ló rán òjò sí wọn. Àwọn orílẹ̀-èdè tí wọ́n rò wípé nígbà tí ọ̀dá tí ó dá gbogbo ilẹ̀, àwọn rúbọ sí òrìṣà wọn wípé nítorí bẹ́ẹ̀ irúgbìn bẹ́ẹ̀ sí níhù, tí wọ́n rò wípé àwọn òrìṣà wọn ló ń fún wọn ní àwọn nǹkan wọ̀nyí láti ní ànító àti àníṣẹ́kù. Èyí ni Aísáyà agbẹnusọ fún Ọlọ́run. Aísáyà alóore akéde ìjọba Ọlọ́run ni ó fi sọ wípé ẹ̀yìn orílẹ̀-èdè tí ó takété, tí ó jìnà réré, ẹ súnmọ́ tòsí. Ó ní kí wọn kí ó súnmọ́ tòsí láti gbọ́. Ó yẹ kí a mọ̀ wípé nígbà tí ènìyàn bá jìnà réré, bí a tilẹ̀ ń sọ ohun tí ó ṣe é láǹfààní, ó ṣeé ṣe kí ó má mọ̀, ó ṣeé ṣe kí òye kí ó má yé. Ó wá ń sọ wípé bí wọn ti súnmọ́ tòsí, ó ní tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn. Bí a bá ń sọ nípa orílẹ̀-èdè, a ń sọ nípa àwọn ènìyàn tí ó wà nínú rẹ̀. Ó wá ń sọ wípé kí àwọn ènìyàn wọ̀nyí kí wọn kí ó tẹ́tí sílẹ̀ láti gbọ́ ohun tí ó ṣe wọ́n láǹfààní. Ó wá sọ wípé jẹ́ kí ayé gbọ́. Lẹ́ẹ̀kínní, ó ní kí wọn kí ó súnmọ́ tòsí. Èkejì, ó ní kí wọn kí ó gbọ́. Ìkẹta, ó ní kí wọn kí ó tẹ́tí lélẹ̀. Ó ní bí wọ́n sì ti ń tẹ́tí sílẹ̀ tí wọ́n ń gbọ́, jẹ́ kí àwọn wọ̀nyí tí ó ti gbọ́ ohun tí Ọlọ́run ní láti bá wọn sọ, jẹ́ kí wọn kí ó lọ sí ayé láti sọ fún ayé wípé èyí ni àbá tàbí ète Ọlọ́run. Ó ní jẹ́ kí ayé gbọ́. Èyí ni àkòrí ẹ̀kọ́ wa lónìí, jẹ́ kí ayé gbọ́. Mo ti sọ wípé nínú Májẹ̀mú láéláé, èyí jẹ́ iṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì. Ohun tí wọ́n ń sọ ni wípé kí àwọn ènìyàn súnmọ́ tòsí. Bí ó bá wo àwọn ìránṣẹ́ Ọlọ́run ní ìkọ̀ọ̀kan nínú Májẹ̀mú láéláé, yálà à ń sọ nípa Mósè ni, ohun yìí kan náà láò rí wípé ó kó gbogbo iṣẹ́ ìránṣẹ́ Mósè, ó kó papọ̀. Ohun tí ó ń sọ ni wípé súnmọ́ tòsí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́, tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn, jẹ́ kí ayé kí ó gbọ́. Bí a bá rò nípa ti Dáfídì, nípa ti Joshua, nípa ti àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú Májẹ̀mú láéláé, àbí kí a máa sọ nípa ti Dánielì ní Bábílónì, nípa Ṣédrákì, Mìṣákì àti Àbẹ́dígò, nípa Jonah tí ó lọ sí Nínẹ́fè, àkójọpọ̀ ohun tí wọ́n ń sọ ni wípé ẹ̀yìn orílẹ̀-èdè tí kò mọ Ọlọ́run, ẹ súnmọ́ tòsí, ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ tẹ́tí sílẹ̀, kí ẹ sì jẹ́ kí ayé kí ó gbọ́, kí ó sì mọ̀ ohun tí Ọlọ́run fẹ́. Èyí yìí kan náà ni ó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú Májẹ̀mú titun. Ṣé o rántí ohun tí Jésù Kristì tí ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí ó tó lọ, nígbà tí ó ń sọ wípé ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín? Ó sì ń sọ fún wọn ohun tí yóò jẹ́ iṣẹ́ wọn tàbí iṣẹ́ ìránṣẹ́, iṣẹ́ ìsìn wọn. Ó ní wọn ó sì jẹ́ ẹlẹ́rìí òun ní Jerusalemu, ní Judea, ní Samaria àti títí dé òpin ayé. Ǹjẹ́ bí o bá wo ọ̀rọ̀ yìí kò jọ ohun tí Aísáyà ń sọ wípé súnmọ́ tòsí ẹ̀yìn orílẹ̀-èdè, kí ẹ sì gbọ́, ẹ tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn, jẹ́ kí ayé kí ó gbọ́. Ṣe rántí nígbà tí ẹ̀mí Ọlọ́run tí ó pe Barnaba àti Paulu tí ó sọ wípé òun ní iṣẹ́ láti ran wọn. Iṣẹ́ wo ló ran wọn? Ó ran wọn ní iṣẹ́ sí àwọn orílẹ̀-èdè. Ohun tí ó sì ń sọ náà ni wípé kí wọn kí ó súnmọ́ tòsí. Àwọn tí ó jìnà réré, èyí ni a fi rí wípé Paul ń sọ wípé àwọn wọ̀nyí ń sin Ọlọ́run àjèjì. Ó ní ṣùgbọ́n Ọlọ́run tí ẹ̀yìn sìn láìmọ̀, ó ní òun ni mo mú tọ̀ yín wá. Ó ní kí wọn kí ó fetí sílẹ̀, tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn, jẹ́ kí ayé gbọ́. Jẹ́ nígbà tí Jésù tí ó farahàn Jòhánù ní erékùṣù Patmo, kí ló ń sọ fún un? Ó ní iṣẹ́ tí òun ní láti rán sí àwọn ìjọ. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó ní ẹni tí ó bá ní etí láti gbọ́, jẹ́ kí ó gbọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, bí ó ti ránṣẹ́ sí àwọn ìjọ wọ̀nyí, bẹ́ẹ̀ ni ó wá ń sọ àwọn ìṣẹ̀lẹ̀, àwọn àjálù tí ó dé bá ayé. lẹ́yìn tí a bá ti gbé gba àwọn àyàn fẹ́ sókè ohun tí ó ń sọ náà ni wọ́n pé kí wọn kí ó súnmọ́ tòsí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́ tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn kí ẹ sì jẹ́ kí ayé kí ó gbọ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí kan náà ni Ọlọ́run gbélé ọ lọ́wọ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí kan náà ni Ọlọ́run gbélé mi lọ́wọ́. Bí àwa pàápàá bí a kò bá yàtọ̀ sí àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú májẹ̀mú láéláé, àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú májẹ̀mú tuntun, bí ó bá jẹ́ pé à ń sin Ọlọ́run kan náà, bí ó bá jẹ́ pé a jókòó ti òtítọ́ kan náà, bí ó bá jẹ́ wípé à ń pèsè sílẹ̀, a múra sílẹ̀ láti lọ sí ọ̀run rere kan náà, bí ó bá jẹ́ wípé èrè kan náà ni a fẹ́ jogún láti ọ̀dọ̀ Ọlọ́run, iṣẹ́ tí a gbélé wọn lọ́wọ́, èyí ni náà la gbélé wa lọ́wọ́. Iṣẹ́ tí a sì gbélé wa lọ́wọ́ ni wípé kí a pe àwọn tí ó jìnà rere, àwọn tí ó dàbí ẹni wípé wọn kò mọ Ọlọ́run, láti sọ fún wọn wípé kí wọn kí ó súnmọ́ tòsí, láti pe àwọn aládùúgbò wa, àwọn ẹni tí ń bá wa gbélé, àwọn alájọṣiṣẹ́pọ̀ wa, àwọn ènìyàn tí a bá pàdé níbi gbogbo, kí a sọ fún wọn wípé kí wọn kí ó súnmọ́ tòsí láti gbọ́, kí wọn kí ó fetí sílẹ̀, kí wọn kí ó sì jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní àrọ́wọ́tó, àwọn tí ó wà ní agbègbè, kí wọn kí ó sì gbọ́ pẹ̀lú. Ìjọ jẹ́ aṣojú fún Kristi lónìí. Ojúṣe ìjọ ni láti jẹ́ kí ayé kí ó gbọ́ ohùn Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ohùn la ń gbọ́ lónìí. Àwọn ẹlòmíràn tí wọ́n ń sọ nípa òrìṣà, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa èṣù, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti owó, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti okoòwò, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti ìgbéyàwó àbí ìlọ́kọ, àwọn ẹlòmíràn tí wọ́n ń sọ nípa àwọn ohun ti ayé yìí, ṣùgbọ́n àwa ń sọ nípa ti Kristi, nítorí pé èyí ni iṣẹ́ tí Ọlọ́run gbélé ìwọ àti èmi lọ́wọ́. Ó yẹ kí a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ó wà nínú ayé tí wọ́n jẹ́ aláìlóye ìbí Kristi. Bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀gọ̀rọ̀ lè máa yọ ṣe àjọyọ̀, kí wọn kí ó máa ṣe àsè, kí wọn kí ó sì máa ra àwọn oríṣiríṣi nǹkan ní àkókò Kérésìmesì yìí, ṣùgbọ́n wọn kò mọ ìdí tí a fi bí Jésù. Wọ́n jẹ́ aláìlóye iṣẹ́ Kristi ní ayé, wọ́n jẹ́ aláìlóye ọ̀rọ̀ tí Kristi sọ, wọ́n jẹ́ aláìlóye àwọn ẹ̀kọ́ Kristi, wọ́n sì jẹ́ aláìlóye ìgbàlà ńlá tí Kristi tí ó mú wá sí ayé. Èyí ni ó fi jẹ́ wípé ní oṣù kejìlá ọdún ní ìgbà gbogbo ni a máa ń ṣe ìpàgọ́. Èrèdí ìpàgọ́ yìí ni wípé láti jẹ́ kí ayé gbọ́, láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ kí ni ìdí tí Jésù tí ó fi wá sí ayé. Ní oṣù kejìlá ọdún tí a wà yìí, níbi ọjọ́ 18 sí láti ọjọ́ 21 oṣù títí di ọjọ́ 24 oṣù kejìlá ọdún yìí, a ó ní ìpàgọ́. Èrèdí yìí ni wípé kí àwọn ènìyàn kí ó lè mọ̀, gẹ́gẹ́ bí a ti kà á nínú ìwé Ẹ́sáyà, wípé a bí Jésù olùgbàlà fún wa. Jẹ́ kí a wo ẹ̀kọ́ yìí ní ìkòrí mẹ́ta. Ìkíní, ète ìpàgọ́ náà. Kí ni ìdí tí a fẹ́ fi ṣe ìpàgọ́ yìí? A ó wò ó láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Ìkejì, ìpolongo ìpàgọ́ náà. Nítorí Ọlọ́run fẹ́ kí ìwọ kí ó ní ipá tàbí ní ìpín nínú ìpolongo ìpàgọ́ náà. Èyí ni láti sọ fún àwọn ènìyàn, láti jẹ́ kí wọn kí ó mọ̀ ìgbàlà tí Ọlọ́run mú wá fún ara ayé. Ìkẹta, kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà. Ohun tí a sọ dáradára o, mo ní kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà. Àwọn ẹlòmíràn tí wọn kò mọ ohun tí Ọlọ́run pèsè fún wọn, bí ìpàgọ́ bá dé, ó ṣeéṣe kí wọ́n kópa nínú rẹ̀ díẹ̀. Wọ́n lè lọ ní ọjọ́ kìíní, wọ́n lè lọ ní ọjọ́ kejì, tàbí wọ́n lè lọ ní ọjọ́ méjì nínú ọjọ́ mẹ́rin, ọjọ́ márùn-ún tàbí ọjọ́ mẹ́fà. Ṣùgbọ́n a ń sọ nípa kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà. Jẹ́ kí a wò ó láti ìkíní. Ète ìpàgọ́ náà. Kí ni ìdí tí ìpàgọ́ yìí tí ó fi wáyé? Ṣé èyí jẹ́ àdámọ̀ inú ìjọ Bípàláì? Ṣé èyí jẹ́ ohun tí a kàn máa ń ṣe láti fi òfin de ara wa, láti má rìn lọ sókè sódò ní àsìkò Kérésìmesì? Ṣé a kàn gbé èyí lé wa lórí lati ma ba je ki a se bi ati fe ati bi o ti won wa ni akoko keresimesi rara ki se be ninu ijo wa nihi a ma wo oro olorun ni finifini a ki fe re oro olorun koja a ma fe mo kini inu olorun a ma fe mo kini ase olorun fun wa gbati a si wo inu bibeli je ki a jo wo papo eyi ni o ye wa ninu ohun ti a mo wi pe olorun gbele wa lowo lati se ati lati ni ipin ninu re ninu Matthew ori kerin ese ikedogun ati ikerin dilogun ile sabuloni ati ile neftalimu li ona okun li oke jordani galili awon keferi awon eniyan ti o joko le okunkun ri imole nla ati awon ti o joko ni ibi iku ati labe ojiji re ni imole nla fun nihi le ati ka nipa Jesu Kristi imole aye eni ti o wa lati tan imole fun awon keferi sugbon awon keferi ti a so nipa re won ko mo nipa Kristi ari apere yi ni gere ti abi Jesu Kristi ni awon ti a pe ni amoye awon ti a pe ni amoye won yi won ki se eniyan olorun won ki se awon ti o ti nsin olorun ni tooto won ki se awon ti o ti mo nipa Kristi nipa Messiah ti nbo sugbon won ni won je awon ti won ni ogbe okan lakoko won ni ipururu okan won sin ohun ti won ko mo ati eni ti won ko mo o si ti je adura won aye o si fun mi lati ma so fun o awon elomiran ti yo je wipe ki won to mo olorun ki won to mo Kristi ni won ti n gbadura wipe olorun fona han mi mo le so fun o awon elomiran ti won gbadura lori awo to je wipe bi o ti le je pe won gbadura lori awo nibi ti won joko si won ma n so fun olorun wipe olorun bi eyi ti mo n tele yi bi ki ba sona fona han mi bimole han mi gege be le amo pelu awon amoye won yi ti won wa lati ila orun si Jerusalem bi won ti wa be ni won bere wipe nibo ni ati bi oba awon Jew eje apere wipe awon keferi awon ti ko lo Olorun imole nla o tan fun won sugbon won ko mo ibi ti won ti le je anfani imole nla yi e ni won fi wa bere ni Jerusalem opolopo lo wa laro wo to wa ni ayika wa ti o je wipe won ko mo ona ati ri olugbala won ko mo ona ati ri imole nla ti o tan fun wa won wa labe ojiji iku won wa ninu okunkun sugbon won gbadura okan won po haha o po gbe o si so wipe bawo ni awon ti le ri Kristi olufuni ni iye eni ti nfuni ni alaafia eni ti nfuni ni igbala eni ti so aye eni di otun eni ti serere ni igbesi aye eni ti mu ori buruku ti mu kuro ni igbesi aye wa bawo ni won se le mo Jesu nitori pe opolopo ti o wa Jesu ti o fe Jesu ti o fe lati ri Jesu ti won ko mo Jesu eyi ni Olorun fi to wa wipe bi a ba se ipago yi a o le so nipa Jesu Kristi awon eniyan yo le kora won jo eyi ti awon aye ni akoko ti a wa yi ti won fi kora won jo si idi oti mimu si idi agbere sise si idi ati ma ba nkan je wipe awa ti a je omo Olorun awa ti a je omo alaafia awa ti a je omo imole wipe a o ko ara wa jo imole Jesu yo si tan laarin wa awon ti won wa ninu okunkun ti won wa ona imole won si wa saarin wa lati mo nipa Jesu Kristi eni ti a bi eni ti o ku fun wa eni ti o wa lati ku ese wa lo nitori be ipago yi je okan ninu ohun ti Olorun ti lana sile fun wa lati ma ni akoko ati anfani lati mo Jesu si ati lati fihan awon eniyan ju be si je ki a wo Marku orí kẹjọ kí a wo àpẹẹrẹ Jésù Kristì fúnra rẹ̀. Máàkù orí kẹjọ láti ẹsẹ̀ ìkíní. Lí ọjọ́ wọn ni nígbàtí ìjọ ènìyàn pọ̀ gidigidi tí wọn kò sì lí oúnjẹ. Jésù pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ́dọ̀ rẹ̀, ó sì wí fún wọn pé àánú ìjọ ènìyàn ń ṣe mí, nítorí tí ó di ìjọ mẹ́ta nísinsìnyí tí wọ́n wà lọ́dọ̀ mi, wọn kò sì lí ohun tí wọ́n ó jẹ. Èyí tí mo fi ń ka ibi tí a kà yìí ni wípé kí ó lè yé wa wípé àwa kọ́ ni ẹni àkọ́kọ́ láti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jọ ní ọjọ́ mẹ́ta tàbí ọjọ́ mẹ́rin. Kí ó jẹ́ wípé láti àárọ̀ ṣúlẹ̀ kò sí ẹni tí yóò lọ sídìí okòwò, kò sí ẹni tí yóò lọ sílé, kò sí ẹni tí yóò lọ sùn nílé ara rẹ̀. Tí ó jẹ́ wípé a ó jọ wà lójú kan náà láti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti máa kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti máa gbàdúrà, láti máa sin Ọlọ́run, àti láti pèsè ara wa sílẹ̀ fún ìjọba ọ̀run tí ń bọ̀. Níhìn-ín ni a rí wípé ọ̀pọ̀ ènìyàn wọ́n pọ̀ jọjọ, tí wọ́n gbárajọ, tí wọ́n sì ń kọ́ ẹ̀kọ́ nípa Jésù, ẹ̀kọ́ lọ́dọ̀ Jésù. Jẹ́ kí a kọ́kọ́ bi ara wa léèrè, báwo ni àwọn ènìyàn wọ̀nyí, báwo ni wọ́n ṣe kóra wọn jọ? Kí ló fà wọ́n jọ sójú kan? Òǹfàwo ló fà wọ́n jáde láti inú ilé wọn, láti ibi iṣẹ́ wọn, láti oko wọn, láti ẹbí wọn, tí ó fà wọ́n jọ papọ̀. Àwọn oríṣiríṣi ènìyàn púpọ̀, ọmọdé wà níbẹ̀, àgbà wà níbẹ̀, ọkùnrin wà níbẹ̀, obìnrin wà níbẹ̀. Kí ni òǹfà tí ó fà wọ́n láti wá sí ojú kan? Jẹ́ kí a wo orí keje ẹsẹ̀ tí ó kẹ́yìn. Orí keje Máàkù yìí ẹsẹ̀ tí ó kẹ́yìn. Ẹnu sì yà wọ́n gidigidi rékọjá. Wọ́n wí pé ó ṣe ohun gbogbo dáradára, ó mú adití gbọ́ran, ó sì mú odi fọ́hùn. Ohun tí ó ṣẹlẹ̀ ni wípé àwọn kan mọ̀ nípa Jésù. Àwọn tí ó mọ̀ nípa Jésù wọ̀nyí ni wọ́n bẹ̀rẹ̀ sí ròyìn rẹ̀ kalẹ̀ wípé ó ṣe ohun gbogbo dáradára. Wọ́n ti wo àwọn tí àwọn Farisi ń ṣe, kò sí ohun tó dára nínú ẹ̀. Wọ́n wo èyí tí àwọn Sadusi ń ṣe, kò sí ohun tó dára nínú rẹ̀. Wọ́n wo ohun tí Herodu ń ṣe àti ohun tí Pilato ń ṣe, kò sí ohun kan tó dára nínú ẹ̀. Wọ́n wo ohun tí àwọn tí wọ́n jẹ gàba lórí wọn láti Róòmù, wọ́n wo èyí tí wọ́n ń ṣe, kò sí ohun tí ó dára. Wọ́n wo èyí tí àwọn ìdílé wọn, èyí tí wọ́n ń ṣe àti ìsìn tí wọ́n ń sìn, wọ́n rí wípé kò sí ohun tó dára. Wọ́n rí ìjákulẹ̀ láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́, láti ọ̀dọ̀ àwọn ojúlùmọ̀, láti ọ̀dọ̀ àwọn alábàágbé. Wọ́n rí wípé kò sí ohun tí ó dára. Ṣùgbọ́n nígbà tí Jésù dé, wọ́n rí wípé ohun gbogbo tí ó ṣe láti ìgbà tí wọ́n ti mọ Jésù, ó jẹ́ ohun tí ó dára. Ǹjẹ́ ìwọ náà ò lè gbẹnu sọ? Ǹjẹ́ ìwọ náà ò lè jẹ́rìí wípé láti ìgbà tó ti mọ Jésù wípé kò ṣe ibi ní ìgbà kan rí? Ó gba ọkàn rẹ là, ó fún ọ lálàáfíà. Ìwọ tó rò oorun sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìwọ tí ilé ńlé tí ọ̀nà ń nà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó di ẹni tó ní ìsinmi, ó di ẹni tó ní ìfọkànbalẹ̀. Ìwọ tí ó ní ẹ̀jẹ̀ ríru tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìwọ tí ó jẹ́ pé nígbà gbogbo ni èṣù àti àwọn ẹmẹ̀wà rẹ̀ wọ́n máa ń gbé ẹ̀mí rẹ̀ gbóná. Ìwọ tí ó jẹ́ wípé ilé ńlé, ọ̀nà náà àti sùnílé ó di ẹtì, àti wà ní ìgboro ó di ọ̀ràn. Kò síbi tí ó wà tí ó ní ìsinmi, ṣùgbọ́n gẹ́rẹ́ tí ọmọ Jésù, gẹ́rẹ́ tí Jésù dé sí ìgbésí ayé rẹ̀, ó rí wípé gbogbo ìdí tí ó dì ọ́ ó bẹ̀rẹ̀ sí ní tú. Ó rí pé gbogbo ẹ̀wọ̀n tí a fi dì ọ́ ó bẹ̀rẹ̀ sí ní já. Ó rí pé gbogbo tí ó ti kó ẹlẹ́mìí sókè ó lọ sílẹ̀. Ó rí wípé ó ṣe ohun gbogbo dáradára. Àìsàn ńkọ́ ó jẹ́ kí ó lọ, inú ìbàjẹ́ inú ńkọ́ ó jẹ́ kí ó lọ, ìbànújẹ́ ẹ̀kún àsunrìn nígbà gbogbo ó jẹ́ kí ó dẹ́kun ní ìgbésí ayé rẹ̀. Ó yẹ kí ìwọ náà kí ó lè sọ wípé ó ṣe ohun gbogbo dáradára. Bí wọ́n sì ti ń rí àwọn ẹlòmíràn tí wọ́n sì ń sun ẹ̀kún àsunrìn, wọ́n rí àwọn ẹlòmíràn tí wọn kò mọ ọ̀nà àbáyọ, wọ́n rí àwọn ẹlòmíràn tí wọn kò ní àlàáfíà, ni wọ́n sọ pé mo bá Jésù pàdé o, mo ti rí Jésù, ó ṣe ohun gbogbo dáradára. Ṣe o rántí òṣì tó wà ní ìgbésí ayé mi? Ṣe o rántí àjàkálẹ̀ àrùn tó wà nínú ẹbí wa? se ranti awon ohun ti o wa epe ti won ti se fun mi lati aye atijo bi mo se ba Jesu Christ pade o ka gbogbo e kuro patapata se ranti bi mo se ma so tele tele igbese kuro lorun mi tele tele emi ni won pe ni ayawo ma san tele tele sugbon gba ti mo ti ba Jesu Christ pade gbogbo nkan lo ti yi pada ni igbese aye mi won be si ni kede re wo pe o se ohun gbogbo dara dara bi won tin so nkan won yi ni awon eyan bere wuke bawo ni mo le se ri bawo ni iru nkan won yi bawo lo se le je temi pelu eyi ni o fa opolopo awon eniyan jo bi iwo paapa bi o ba je agbenuso bi iwo paapa bi o ba je alore eni ti o le se ipolongo ti o le so fun awon elomiran wi pe lati igba ti mo ti ba Jesu Christ pade o se ohun gbogbo daradara o se se ki o ma wi pe ah won ti mo nipa Jesu se oro wipe won mo nipa Jesu ogoro awon eniyan ti o je wipe ni asiko Kérésìmesì idi oti ni won ma joko si o mo wipe awon ti won ro wipe won se ajodun won yo ayo Kérésìmesì opolopo ninu won egun ni wo ma gbe igba miran bi mo ba ni anfani lati jade ni Eko lati lo si ibikan ni akoko Kérésìmesì nitori bi a ba nse ipago bayi igba miran ni odun ti o koja seyin ni man lo lati ibikan de ibikan ni akoko yi ohun ti mo ma ba pade loju ona ko se fenu so ohun ti mo so ni we pe igba miran iru awon eniyan ti aroko mo nipa ibi Jesu ti won se ajodun Jesu o je mo we pe nipa gbigbe egun Eko nipa be ni won fi ro we pe won se ajodun Jesu se awa ti aro se awon ti aro po mo Jesu niyan bi opo igba miran bi mo ba nlo ndarin Eko nihin ni asiko Kérésìmesì ma ri wi pe won ti pa titi re patapata ma ri wi pe awon omo ti awon onijo won be si ni yo ayo won ni won ti bi Jesu se ibi Jesu se o so ni di omo ti ni iwo ro wi pe won mo nipa Jesu wi pe won ti bi Jesu sugbon won ko mo nipa bi a o ti di atobi won ko nipa igbala Jesu won ko mo nipa imole ti Jesu Christi wa lati tan si igbesi aye wa eyi ni a fi je ajigbese lati so fun awon aladugbo wa lati so fun awon ti o wa nitosi wa wi pe abi Jesu fun wa ki a ba le ni igbala oni o fi je wi pe a fi akoko yi sile lati ojo kokanlelogun osu bo mo we ko so fun aladugbo re wi pe ran mi leti o a ki ibamo ti ba gbagbe nitori ojo yi gan ni ipago nlanla ni ti deeper life ni o sele nitori be mo ni lati wa nibe bi enikeni ba wa lati pe o sibi kan bi enikeni ba lati so pe o ya ka lo sibi o ya ka lo sohun so fun omo re wi pe ran mi leti o awon ojo yi o je ojo ipago ran mi leti wi pe mi o gbodo ni adehun pelu enikeni lati ojo yi si ojo yi kin le wa ni ipago nitori nibe mo so fun olorun wa yo dabira mi o gbo ki o se ami o mo ni nibe olorun wa yo dabira nitori be ma se je ki ohun kon ki o di olowo ri wi pe awon ojo yi ojo kokanlelogun titi de ojo 24 osu kejila odun yi wi pe o wa pelu wa ni akoko ipago na yo wa lati ekun kan si ekun miran eyi ni pe ninu ekun re awon elede Gẹ̀ẹ́sì awon elede Yoruba awon elede Igbo ati awon elede miran ti o wa ninu ekun re gbogbo wa a o wa ni ibi kan na a o le ni imole ti Jesu Kristi ti o mu wa wo ese ikesan lori Marku ninu Marku ori kejo Marku ori kejo ese ikesan awon ti o je to iwon egbaji eniyan o si ran won lo awon ti o je e ni pe awon ti o je ounje ti a pese ni akoko ipago ti won won yi won je bi egbaji eniyan bi a ba nso nipa egbaji o seese ki o ma ye elomiran je ki n se apejuwe o dabi ki a so wipe 100 lona 40 tabi ki a so wipe 100 lona 20 tabi 40 lona 10 mo ro wipe o ye ki o ye wa bi mo se se alaye ni won je egbaji eniyan 100 lọ́nà ogójì kí a wò ó dáradára wípé àwọn tí Jésù ní gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tó wà lọ́dọ̀ rẹ̀ àwọn apostoli méjìlá a lè fi àwọn ọmọ ẹ̀yìn bí 70 ti aran lọ ní méjì méjì ní ìgbésí ayé Jésù a tún lè fi wọ́n kún wọn kò tí ì tó 100 àwọn mìíràn tí wọ́n wá ń gbẹnusọ wípé ó ṣe mí lóore ó mú mi láradá ó gbà mí là ó tan ìmọ́lẹ̀ sí ìgbésí ayé mi ó yí mi padà pátápátá àwọn wọ̀nyí ni wọ́n á kún àwọn èèyàn wọ̀nyí tó jẹ́ wípé wọ́n wá ń pe àwọn èèyàn wọ̀nyí jọ wọ́n pè wọ́n jọ títí wọ́n fi tó 400 lọ́nà mẹ́wàá tí mo ń sọ fún wa 1000 ènìyàn nítorí bẹ́ẹ̀ àwa náà pàápàá ó yẹ kí a sọ fún àwọn ẹlòmíràn ó yẹ kí a fi tó wọn létí ó yẹ kí a jẹ́ kí ó yé wọn wípé ní àkókò ìpàgọ́ yìí a fẹ́ kóra wa jọ láti jẹ́ kí ìmọ́lẹ̀ Jésù Kristì kí ó tàn ní ọkàn wa ní ìgbésí ayé wa jẹ́ kí a wo Róòmù orí 15 a ń sọ nípa ìdí tí a fi ń ṣe ìpàgọ́ yìí ète ìpàgọ́ náà Róòmù orí 15 láti ẹsẹ̀ 20 títí dé ẹsẹ̀ 21 mo dùú láti máa wàásù ìrere náà kì í ṣe níbi tí a gbé ti dá orúkọ Jésù Kristì rí kí èmi kí ó má ṣe mọ àmọ́lé lórí ìpìlẹ̀ ẹlòmíràn ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ́ pé àwọn ẹni tí a kò tí ì sọ̀rọ̀ rẹ̀ fún wọn ó rí i àti àwọn tí kò tí ì gbọ́ òye yóò yé wọn àwọn tí a kò tí ì sọ̀rọ̀ rẹ̀ fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ó rí i àwọn tí kò tí ì mọ Jésù ó yẹ kí a pè wọ́n sí ibi ìpàgọ́ yìí àwọn tí kò tí ì rí ìmọ́lẹ̀ nínú Kristì àwọn tí kò tí ì mọ nípa ọ̀rọ̀ ìjọba Ọlọ́run àwọn tí kò tí ì ní ìgbàlà Ọlọ́run àwọn tí kò tí ì ní ìyípadà ọkàn nípa ìwàásù ìhìnrere ó yẹ kí a pè wọ́n kí wọn kí ó lè wá nítorí bẹ́ẹ̀ ó jẹ́ ojúṣe wa ó jẹ́ àìgbọdọ̀ má ṣe fún wa láti wà ní ibi ìpàgọ́ yìí fún ara wa àti láti pé àwọn ẹlòmíràn wá mo ti jẹ́ kí ó yé ọ nísinsìnyí wípé bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ni a lè máa rò wípé wọ́n mọ̀ nípa ibi Jésù ṣùgbọ́n ìyẹ́ ẹni pẹ̀kún kò tí ì jẹ́ tiwọn ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rọ̀ ènìyàn ni ó dàbí ẹni wípé a lè rò pé wọ́n mọ̀ wípé Kristì wá láti ọ̀dọ̀ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ò sì mọ̀ wọn ò tí ì di àtúnbí àwọn mìíràn pẹ̀lú bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n mọ̀ wípé Kristì wá nínú ara ṣùgbọ́n a kò tí ì sọ wọ́n di ẹ̀dá titun nítorí bẹ́ẹ̀ a ń kóra wa jọ papọ̀ sí ibi ìpàgọ́ yìí láti jẹ́ kí ó yé gbogbo àwa tí a wà níbẹ̀ wípé a bí Jésù Kristì láti fún wa ní ìgbàlà jẹ́ kí a wo Lúkù orí 2 Lúkù orí 2 láti ẹsẹ̀ 8 àwọn olùṣọ́ àgùntàn bẹ ní ìlú náà wọ́n ń ṣọ́ agbo àgùntàn wọn lé òru ní pápá tí wọ́n ń gbé sáàsì kíyèsí áńgẹ́lì olúwa náà yọ sí wọn ògo olúwa sì ràn yí wọn ká ẹ̀rú sì bà wọ́n gidigidi áńgẹ́lì náà sì wí fún wọn pé má bẹ̀rù sáà wò ó mo mú ìhìnrere ayọ̀ ńlá fún yín wá tí yóò ṣe ti ènìyàn gbogbo nítorí a bí olùgbàlà fún yín lónìí ní ìlú dáfídì tí í ṣe ti Kristì olúwa jẹ́ kí a wo àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí ní ìgbà tí a bí Jésù Kristì ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n fi ìtẹ́ ọ̀run sílẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n fi ìsìn àti bíbọ Ọlọ́run ọ̀gá ògo tí wọ́n fi sílẹ̀ lọ́run tí wọ́n wá sínú ayé tí wọ́n ń sọ fún àwọn wọ̀nyí báwo ni wọ́n ṣe lè mọ̀ nítorí wọn kò sí ní Jerusalem láàrin ìgboro wọn kò sí ní Bethlehem láàrin ìlú wọn kò sí níbi tí wọ́n ti lè mọ̀ ní kíákíá ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò sí níbi tí wọ́n ti lè mọ̀ àwọn áńgẹ́lì ni ó wá sọ fún wọn jẹ́ òrò wípé ohun tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n láti fi ọ̀run sílẹ̀ láti wá sọ fún àwọn ènìyàn wọ̀nyí òrò wípé bí ìwọ bá ní àǹfààní ó yẹ kí ìwọ náà kí o gbẹnusọ kí o sọ fún àwọn ẹlòmíràn tí kò ní àǹfààní àti mọ̀ wípé a bí olùgbàlà fún wa ní ìlú dáfídì ẹni tí í ṣe Kristì olúwa bí ó bá jẹ́ iṣẹ́ tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí áńgẹ́lì lè ṣe báwo ni ìwọ tí ó sọ pé ó jẹ́ ọmọ Ọlọ́run, báwo ni ìwọ tí ó jẹ́ ara ìjọ Kristi, báwo ni ó ṣe mẹ́nu dákẹ́ tó ka ó gbéra tí ò ní sọ fún àwọn ènìyàn ní àrọ́wọ́tò rẹ̀ wípé àti bí Kristi fún wa. Èrèdí tí a sì fi bí Kristi ni wípé ó wá láti ṣe wá lóore, ó wá láti tànmọ́lẹ̀ sí òkùnkùn wa, ó wá láti gba ọkàn wa là, ó wá láti fà wá sí ọ̀dọ̀ Ọlọ́run, ó wá láti múra wa sílẹ̀ fún ìjọba Ọlọ́run. Nígbà tí àwọn áńgẹ́lì wọ̀nyí sọ fún wọn, wọ́n sọ fún wọn ní ọ̀nà tó jágara, ọ̀nà tó yé ni, tí àwọn wọ̀nyí tí wọ́n sì múra sílẹ̀ wípé wọ́n ó lọ wẹsẹ̀ 15, ó sì ṣe. Nígbà tí àwọn áńgẹ́lì náà padà kúrò lọ́dọ̀ wọn lọ sí ọ̀run, àwọn ọkùnrin olùṣọ́ àgùntàn náà bá ara wọn sọ pé ẹ jẹ́ kí a lọ tààrà sí Bethlehemu kí a lè rí ohun tí ó ṣe, ohun tí ó ṣe tí Olúwa fi hàn fún wa. Wọ́n sì wá lọ́gán, wọ́n sì rí Maria àti Josepho àti ọmọ wọn náà ó dùbúlẹ̀ nínú ibùjẹ ẹran. Nígbà tí a bí Jésù Kristi olùgbàlà ara ayé, ni áńgẹ́lì ni wọ́n ṣe ìfilọ̀, ni wọ́n ṣe ìpolongo, ni wọ́n sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé àti bí Kristi fún wa o, kí àwa tí a ti ń sunkún àsùndẹ́kun tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a ti ní ìbànújẹ́ àti orí búburú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ni a gbéwọ̀ bí ẹ̀wò tí ó sì ń jẹ gàba lórí wa, àwa tí ó jẹ́ pé a ń sin èṣù, a wà ní abẹ́ ìsìnrú èṣù, wípé kí a tújú ká, wípé a ti bí olùgbàlà, a ti bí olùdáǹdè, a ti bí ẹni tí ó dá wa sílẹ̀, Kristi olùràpadà àti olùgbàlà wa. Lọ́gán tí àwọn ènìyàn wọ̀nyí gbọ́ ni wọ́n ní ẹ jẹ́ kí a lọ tààrà. Mo gbàgbọ́ wípé èyí ni ó yẹ kí ìwọ pàápàá kí ó ṣe. Àwọn olùṣọ́ àgùntàn wọ̀nyí, wọn kì bá mọ̀ bí kì bá ṣe pé àwọn áńgẹ́lì wọ̀nyí wá sọ fún wọn. Àwọn aládùúgbò rẹ̀ báwo ni wọ́n ṣe mọ̀? Èrèdí tí a fi bí Jésù, báwo ni wọ́n ṣe mọ̀ nípa ìgbàlà Jésù Kristi? Àfi bí o bá sọ fún wọn, sọ fún wọn ní ọ̀nà tí ó yé ni, sọ fún wọn ní ọ̀nà tí ó múni lọ́kàn, sọ fún wọn ní ọ̀nà tí yóò jẹ́ òǹfà fún wọn láti lè wá sí ìpàgọ́ yìí tí wọ́n fi sọ wípé ẹ jẹ́ kí a lọ tààrà, ẹ jẹ́ kí a pa iṣẹ́ tì, ẹ jẹ́ kí a lọ tààrà, ẹ jẹ́ kí a pa àwọn ojúṣe mìíràn, ẹ jẹ́ kí a pa wọ́n tì, ẹ jẹ́ kí a lọ tààrà, ẹ jẹ́ kí a pa àwọn nǹkan mìíràn bíi ká máa rìnrìn àjò, bíi ká máa lọ láti ojú ilé dé ilé, bíi ká máa mọ ẹmu káàkiri, bíi ká máa jẹ oúnjẹ káàkiri. Ẹ jẹ́ kí a lọ tààrà sí ibi tí a ó ti mọ̀ ohun tí Olúwa ń fi hàn wá. Jẹ́ kí a wo ẹsẹ̀ 17. Nígbà tí wọ́n sì ti rí i, wọ́n sì sọ ohun tí a ti wí fún wọn nípa ti ọmọ yìí. Àwọn pàápàá gẹ́gẹ́ bí wọ́n ti gbọ́, bẹ́ẹ̀ náà ni àwọn náà di alóore agbẹnusọ fún Ọlọ́run wípé àti bí Jésù Kristi. Ohun tí àwọn pàápàá ti rí, ògo ìtànṣán ìmọ́lẹ̀ tí wọ́n ti rí àti ọ̀rọ̀ tí wọ́n ti gbọ́, èyí ni àwọn pẹ̀lú tó fi hàn àwọn tí wọ́n bá pàdé. Ó yẹ kí àwa pàápàá kí a ṣe bẹ́ẹ̀, kí a mọ̀ wípé gbà tí a ti mọ̀ nípa Kristi, tí a sì mọ̀ wípé ìpàgọ́ yìí wà fún wa bí o bá jẹ́ ọmọlẹ́yìn Kristi ní tòótọ́. Kí ni ohun mìíràn tí ó ṣe pàtàkì fún ọ ní àkókò Kérésìmesì yìí ju láti sọ àti láti gbọ́ ju bẹ́ẹ̀ lọ nípa Jésù Kristi? Èyí ni ó mú mi lọ sí àkòrí kejì, ìpolongo ìpàgọ́ náà. Ṣé o mọ̀ wípé ní àyíká wa ni àwọn ènìyàn máa ń polongo ohun tí ó jẹ́ pàtàkì fún wọn? Bí o bá ń lọ lẹ́gbẹ̀ẹ́ títì, o rí àwọn tí ó jẹ́ wípé bóyá ọṣẹ ìfọṣọ ni ó ṣe pàtàkì fún wọn nítorí ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ ni. Nítorí bẹ́ẹ̀ wọ́n máa kọ́ sí ara pátákó tó pọ̀. Àwọn mìíràn ó ṣeéṣe kí ó jẹ́ sìgá ni ó ṣe pàtàkì fún wọn. Ó rí ẹni tí a yà tí ó gbé ìlú lọ́wọ́ tí ó ń sọ nípa kí wọ́n máa jayé orí wọn nípa mímu sìgá. Ó rí àwọn ẹlòmíràn nípa ó ṣeéṣe kí ó jẹ́ níbi ìfowópamọ́sí ni wọ́n yà gàdàgbà sí ara pátákó, tí wọ́n máa sọ wípé kí wọn kí ó wá fi ìfowópamọ́ síbì kan. Ó sì ṣeéṣe nígbà tí ẹnìkan tí ìlú wa tí ó rò pé ó ṣe pàtàkì, ó ṣeéṣe ìgbà mìíràn o lè rí i nígbà tí Mandela tí ó fẹ́ wá sí orílẹ̀-èdè wa níhìn-ín. Ó rí ní gbogbo òpópónà níbikíbi tí ó bá ń lọ, pàtàkì láti ibi ọkọ̀ òfurufú dé Èkó, ó rí tí a ó to àwòrán Mandela, ti a o si to aworan olori orile ede wa olori orile ede wa ti a o so pe o nbo bi awon ti o wa ninu aye bi won ba n pariwo Mandela bi awon ti o wa ninu aye bi won ba n pariwo awon eniyan ti awon ro pe o je pataki ninu awujo bawo ni iwo ti o je onigbagbo iwo ti o mo ise ti Jesu Christi wa se iwo ti o mo iru ohun ti a so nipa Jesu Christi olugbala wa bawo ni a se le kawo gbera ki a ma le so nipa Jesu Christi eni ti o wa lati ko ese wa lo o ye ki a so o ye ki a je okan ninu awon omo Olorun ti o se ipolongo ohun ti o nbo wa se ipolongo ohun ti Jesu Christi ti o wa lati se fun wa ti ipagbo na yo fi kun fun awon ero mo gberi yin je wipe gege bi e ti feran Olorun gege bi e ti feran Jesu Christi wipe e o se ohun ti oro Olorun ti o la sile fun wa yi je ki a wo lati Johanu orikeje Johanu orikeje ese ikerin nitori pe ko si enikeni ti se ohun kohun ni ikoko ti ohun ti kara re si fe ki a mo ohun ni gbangba o ti a so ni ni pe bi a ba se ipagbo ti nbo yi bi a ba se ni ikoko ni idakonko ti a ko je ki iyawo ki o mo wepe ipagbo wa a ko je ki oko mo wepe ipagbo wa a ko je ki awon alabagbe wa mo wepe ipagbo wa a ko je ki awon aladugbo mo wepe ipagbo wa a ko je ki awon ti n raja lodo wa awon ti a n raja lodo re a ko je ki won ki o mo wepe ipagbo wa a ko je ki awon ti won wa ni ibi oko ero awon ti won wa ni ibi ebote a ko je ki won ki o mo wepe ipagbo wa a ko je ki awon ti a ba pade ninu oko ero ninu moto a ko je ki won ki o mo wepe ipagbo wa oni ko si enikeni ti n se ohun kohun ni ikoko ti ohun ti kara re si n fe ki a mo ohun ni gbangba bi a ba fe ki awon eyan mo nipa Jesu o ye ki a se ipagbo yi ni ikoko o ye ki a so ki a je ki awon eniyan ki o mo o ye ki a so nipa iwe pelebe ti a fun awon eniyan nipe nipa iwe feregede ti a ma n le mo ogiri ati nipa iwe owo bi leta ti a le ko si awon eniyan ati nipa iwe ipe gege bi kaadi ti a fi le pe awon eniyan wepe igba ipagode imole de igbalade iwosan de anfani batam batam lati oke wa wipe o de o ye ki a so fun awon eniyan ki a ma se je ki ipagbo yi ati ibi ti a ti n se ipagbo na ki a ma se je ki o je ohun ikoko o ni bi iwo ba n se nkan wonyi bi ara re han fun ara aye eyi ni Isaiah n so fun je ki a tun wo Isaiah lekan si Isaiah ori kerinlelogbon ese ikini somoto si ẹ̀yin orílẹ̀-èdè láti gbọ́ tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn jẹ́ kí ayé gbọ́ jẹ́ kí ayé gbọ́ àti ẹ̀kún rẹ̀ jẹ́ kí ayé àti àwọn ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde jẹ́ kí wọn kí ó gbọ́ èyí ni iṣẹ́ tí a gbélé wa lọ́wọ́ nípa ìpàgọ́ yìí ìpàgọ́ kì í ṣe nípa ènìyàn ìpàgọ́ kì í ṣe nípa àlùfáà ìpàgọ́ kì í ṣe nípa ti ara wa ó jẹ́ nípa nǹkan ti Ọlọ́run ó jẹ́ nípa Jesu Christi ó jẹ́ àti fi Jesu Christi hàn fún aráyé bí mo bá lè sọ ẹ̀rí díẹ̀ fún ọ ní ìpàgọ́ wa ni a ti rí ọgọ́rọ̀ ènìyàn tí wọ́n ti mọ̀ nípa Jesu Christi tí a ti gba ọkàn wọn là ju bí láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn ni a ti bẹ̀rẹ̀ ìpàgọ́ yìí tí a ti máa ń ṣe lọ́dọọdún láti ìgbà náà ó yẹ kí o mọ̀ wípé ní ìbẹ̀rẹ̀ a ṣe ìpàgọ́ ní Èkó gbà tó yá a lọ sí Enugun gbà tó tún yá a lọ sí Onitsha ní ìgbà mìíràn a ti lọ sí Ìlọrin ní ìgbà mìíràn a ti lọ sí Kaduna ní ìgbà mìíràn a ti lọ sí Òwèrè bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀nà jìn nígbà náà tí ó jẹ́ wípé àwọn ènìyàn máa wọ ọkọ̀ láti ìhín lọ sí Onitsha láti ìhín lọ sí Òwèrè láti ìhín lọ sí Ìlọrin síbẹ̀ a rí ọgọ́rọ̀ àwọn ènìyàn tí wọ́n tẹ̀lé wa lọ bí o bá jẹ́ ẹni tí ó ti pẹ́ nínú ìjọ Deeper Life ó rí bóyá ẹ̀wọ̀ náà pàápàá o ti jẹ́ ẹni tí ó jẹ́ alájọpín pẹ̀lú wa nínú ìpàgọ́ tí a ti máa ń ṣe ṣùgbọ́n wò ó èyí tí a fẹ́ ní nísinsìnyí kì í ṣe wípé a ní ó yá múra kí a lọ sí Ìlọrin múra kí a lọ sí Òwèrè èyí tí a fẹ́ ní nísinsìnyí ó wà létí ọ̀dọ̀ rẹ báwo ni ó ṣe jẹ́ wípé ìpàgọ́ yóò súnmọ́ bẹ́ẹ̀ ìpàgọ́ yóò wà létí ilé rẹ bẹ́ẹ̀. Síbẹ̀ síbẹ̀ ò ní ní ìtara láti lè bá wa péjọ. Mo gbàgbọ́ wípé ó jẹ́ ọkàn nínú wa. Mo gbàgbọ́ wípé àǹfààní àti oore ọ̀fẹ́ tí Ọlọ́run fẹ́ fún wa ní àkókò ìpàgọ́ yìí wípé kì ó fù ọ́rú, wípé ò ní pàdánù rẹ̀. Jẹ́ kí a wo orin Dáfídì. Orin Dáfídì orí ìkejì dín ní 76. Orin Dáfídì orí ìkejì dín ní 70 ẹsẹ̀ ìkẹwàá àti ẹsẹ̀ ìkọkànlá. Ìjọ ènìyàn rẹ lé ó tẹ̀dó sínú rẹ̀. Ìwọ Ọlọ́run nínú oore rẹ lé ó ti pèsè fún àwọn tálákà. Ẹsẹ̀ ìkọkànlá Olúwa ti sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ lé ogun àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn rẹ̀. Bí o bá wo àwọn ẹsẹ̀ méjì wọ̀nyí papọ̀, ó rí wípé Ọlọ́run pèsè fún àwọn tálákà. O mọ̀ wípé ngbà tí a rán Jésù Kristì wá sí ayé, ó jẹ́ ìpèsè fún àwọn tálákà. Ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn tí kò lọ́lọ́run. Ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn aláìmọ̀kan. Ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn tí ó wà nínú òkùnkùn, àwọn tí ó wà lábẹ́ òjìji ikú. Ó jẹ́ ìpèsè Ọlọ́run, ìpèsè ìgbàlà fún àwọn aláìlọ́lọ́run, fún àwọn tálákà. Bí a bá ń sọ nípa tálákà, àwọn tí kò ní ohunkóhun láti fi ṣe ìràpadà ẹ̀mí wọn, àwọn náà ń pè ní tálákà. Gbogbo ènìyàn níwájú Ọlọ́run ni a jẹ́ tálákà àti asán. Ṣùgbọ́n Jésù Kristì ni ó wá láti wá sọ wá di ọlọ́rọ̀ nípa ti ẹ̀mí. Bí a bá ń sọ nípa tálákà, owó náírà kò ṣe nǹkan kan níwájú Ọlọ́run. Bí ènìyàn bá lówó tí ò lọ́lọ́run, bí ènìyàn bá lówó tí ò lálàáfíà, bí ènìyàn bá lówó tí ò ní ìyè ẹnipẹ̀kun, bí ènìyàn bá lówó ṣùgbọ́n tí kò ní agbára láti borí ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run, kò ní nǹkan kan. Ó jẹ́ tálákà. Ṣùgbọ́n a sọ fún wa wípé Ọlọ́run nínú oore rẹ̀ ó pèsè fún àwọn tálákà. Ó fún wa ní Jésù Kristì, ó ní ọ̀rọ̀, ó ní ìgbàgbọ́. Nínú ẹsẹ̀ ìkọkànlá wa sọ wípé Olúwa ti sọ̀rọ̀. Ọ̀rọ̀ wo ni Olúwa ń sọ? Ọ̀rọ̀ tí Olúwa ń sọ ni wípé wo ìpèsè tí mo fún gbogbo ayé, wo ìgbàlà tí mo fún gbogbo ayé, wo ìpèsè tí mo fún àwọn tí kò lọ́lọ́run, àwọn tálákà, àwọn tí kò jẹ́ nǹkan kan níwájú Olúwa. Ó ní Olúwa ti sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ sí lé ogún àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn rẹ̀. Mo gbàdúrà wípé ó jẹ́ ọ̀kan nínú wọn. Láti àṣálẹ̀ yìí ni ó yẹ kí o máa sọ fún àwọn aládùúgbò rẹ, kò yẹ kí o dúró de ọ̀la. Láti àṣálẹ̀ yìí ni ó yẹ kí o máa sọ fún àwọn aládùúgbò rẹ wípé a ní ìpàgọ́, wípé Ọlọ́run yóò ṣe wọ́n lóore. Jẹ́ kí a wò kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà. Kíkópa ní kíkún nípa ìpàgọ́ náà. Ní àkókò Kérésìmesì yìí, ó ṣe pàtàkì fún wa láti wà ní ibi tí Ọlọ́run fẹ́ kí a wà. Nítorí ogunlọ́gọ̀ ni ó máa ń lọ sí ọ̀run àìròtẹ́lẹ̀. Ní àkókò Kérésìmesì, nítorí ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá mọ́tò àti ikú àìtọ́jọ́ ni ó máa ń wà. Ohun tí ó máa ń fà á ni wípé àwọn ènìyàn ìrìnkòrindò ó máa ń pọ̀ jù fún wọn ní àkókò Kérésìmesì. Àtijẹ, àtimú, ìmọ̀típara ó máa ń pọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ní àkókò Kérésìmesì. Ṣùgbọ́n bí a bá jẹ́ ọlọ́gbọ́n, ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a ṣe bí àwọn ọlọ́gbọ́n, àwọn amòye tí ó wá láti ìlà ọ̀run, wípé a ń fẹ́ láti rí Jésù, ẹni tí a bí gẹ́gẹ́ bí ọba, ẹni tí a bí gẹ́gẹ́ bí olùgbàlà láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a nípa nínú ohun tí Ọlọ́run fẹ́ ṣe. Ní àkókò yìí, mo sọ tẹ́lẹ̀ wípé mo gbàgbọ́. Ohun tí mo sì ń sọ, ó dúró lórí ohun tí mo mọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run, wípé mo gbàgbọ́ wípé Ọlọ́run yóò dábìrà ní ìgbésí ayé wa. Ní àkókò ìpàgọ́ yìí, nípa bẹ́ẹ̀, ó yẹ kí èyí jẹ́ ìpinnu rẹ. Wo Joshua orí 24 ẹsẹ̀ 15. Bí ó bá sì ṣe búburú lé ojú yín láti sin Olúwa, ẹ yan ẹni tí ẹ̀yin yóò máa sìn lé òní bí òrìṣà wọn ni tí àwọn baba yín tí ó wà ní ìhà kejì odò ti sìn, tàbí àwọn òrìṣà àwọn Amori ní ilẹ̀ ẹni tí ẹ̀yin gbé. Ṣùgbọ́n bí ó ṣe ti èmi àti ilé mi ni Olúwa lé a ó máa sìn. Èyí ni ìpinnu Joshua, wípé òun máa sìn Olúwa pẹ̀lú ilé òun o ye ki eyi je ipinu re na wo pe ipago ti o nbo yi o sin oluwa o sin oluwa wo pe bi o se ti iwo ni ati ile re wo pe oluwa ni wo ma sin bi o si je bi o si ti se anfani fun wa lati wa si odo oluwa ki abali niye ni akoko ipago yi se ipinu ki o si je ki ipinu na ki o le to be ti enikeni ki o fi le yi olokan pada wi pe o nipin ni kikun ni ipago ti o nbo yi ranti wi pe lati ojo kokan le logun titi di ojo 24 osu kejila odun ti a wa yi ni ipago yi yo waye ni ibi ti o wa ni ekun re ibukun alailegbe ni o nduro de o ma se padanu ohun ti oluwa npese fun je ki a didi duro lori ese wa ki a so fun olorun we pe a o ni je aladanu a o ni padanu ohun ti olorun pese fun wa ni akoko ipago ti nbo yi didi duro lori ese re akoko ti ito lati lo sile odidi lati gbadura didi lati mu ipinu didi lati kopa ninu ipago na ati ohun gbogbo ti a ma se lati mura sile fun ipago na nipa wipe ise wa lati se nipa wipe ani lati wa oje nibi idana fun awon ti o wa nibi ipago nipa wipe ani lati jo wa akoko wa orin ni wa ise owo wa ohun gbogbo ti ani lati je ki ipago na ti so nipa Jesu Kristi ki o je ohun ti a o se ti ko ni ni eja kole kankan ki a so fun olorun ki olorun ki o le ran wa lowo so fun olorun wipe o nipa o nipin ninu ipago na omo re yo wa nibe aya re yo wa nibe oko re yo wa nibe ore re yo wa nibe awon ti o ba ogbele won wa nibe awon ti ejo nsise won wa nibe awon aladugo re o so fun won so fun olorun we pe o kopa ninu ipolongo ati ninu ipago na funra re je ki a gbadura je ki a gbadura ki a mu ipinu ti enikeni lo ti o le yi pada
1: This CLM Radio, the spiritual welfare is our concern.
2: Isili ekini ti Paul Apostle si Timotheo ori ikerin. Sugbon emi ntenuma pe ni igba ikeyin awon miran yo kuro ninu igbagbo won ma fi esi awon emi tin tani je ati eko awon emi esu nipa agabagebe awon tin seke awon ti okan awon ti kara won dabi eyi ti a fi rin gbigbona jo awon tin dani lekun ati gbeyawo ti won se npase lati ka ewo onje ti olorun ti da fun itewogba pelu ope awon onigbagbo ati awon ti o mo otito nitori gbogbo ohun ti olorun da ni o dara ko si okan ti o ye ki a ko bi a ba fi ope gba nitori a fi oro olorun ati adura ya si mimo bi iwo ba ran awon ara leti nkan wonyi iwo je iranse rere ti Kristi Jesu ti a n fi oro igbagbo ati eko rere bo eyi ti iwo ti n tele sugbon ko oro asan ati itan awon agba obirin si ma to ara re si iwa bi olorun nitori sise ere idaraya ni ere die sugbon iwa bi olorun ni ere fun gbogbo o ni ileri ti aye isisin yi ati ti eyi ti nbo otito ni oro na o si ye fun itewogba gbogbo nitori fun eyi ni awa nse laala ti a si n jijakadi nitori awa ni ireti ninu olorun alaye eni ti se olugbala gbogbo eniyan pelupelu ti awon ti o gbagbo nkan wonyi ni ki o ma palase ki o si ma koni ma se je ki enikeni ki o gan iwe re sugbon ki iwo ki o je apere fun awon ti o gbagbo ninu oro ninu iwa hihu ninu ife ninu emi ninu igbagbo ninu iwa mimo titi emi o fide ma toju iwe kika ati igbani niyanju ati ikoni ma se aina ni ebun ti nbe lara re e ti a fi fun o nipa isotele pelu ifowole awon agba ma kiyesi nkan won yi fi ara re fun won patapata ki lo siwaju re ki o le han gbangba fun gbogbo eniyan ma se itoju ara re ati eko re ma duro lai yese ninu nkan won yi nitori ni sise yi iwo gba ara re ati awon ti ngbo oro re la Epistle ekini ti Paul Apostle si Timotheo ori ikarun ma se ba lagba wi sugbon ki o ma gba niyanju bi baba awon odomokunrin bi arakunrin awon agba obirin bi iya awon odomobirin bi arabirin ninu iwa mimo owo fun awon opo ti se opo ni toto sugbon bi opo kan ba ni omo tabi omo omo je ki won tete ko ati se itoju ile awon ti kara won ki won ki o si san ore awon obi won pada nitori pe eyi ni o se itewogba ni waju olorun nje eni ti se opo ni toto ti o se onikan a ma gbekele olorun a si ma duro ninu ebe ati ninu adura losan ati loru sugbon eni ti o ba fi ara re fun aye jije o ku nigba ti o wa laaye nkan won yi ni ki iwo ki o si ma pa lase ki won ki o le wa lai legan sugbon bi eni keni ko ba pese fun awon ti re papa fun awon ara ile re o ti se igbagbo o buru ju ala igbagbo lo ma se ko ruko eni ti o ba din ni 60 odun sile bi opo ti o ti je obirin oko kan eni ti a jeri re fun ise rere bi o ba ti nto omo ri bi o ba ti ngba alejo bi o ba ti nwese awon eniyan mimo bi o ba ti ran awon olupanju lowo bi o ba ti nlepa ise rere gbogbo sugbon ko awon opo ti ko dagba nitori pe nigba ti won ba ti se ife ku fe lodi si krisi won a fe gbe yawo won a di elebi nitori ti won ti ko igbagbo won isaju sile ati pelu won ko lati se ole lati ma kiri lati ile de ile ki se ole nikan sugbon oni sokuso ati olofofo pelu won a ma so ohun ti ko ye nitori na mo fe ki awon opo ti ko dagba ma gbe yawo ki won ma bimo ki won ki o ma se alabojuto ile ki won ki o ma se fi aye sile rara fun ota na lati soro egan nitori awon miran ti yi pada kuro si eyin satani bi obirin kan ti o gbagbo ba ni awon opo ki o ma ran won lowo ki a ma si di eru le ijo ki won ki o le ma ran awon ti se opo ni toto lowo awon alagba ti o se akoso daradara ni ki a kaye si ola ilopo meji pelu pelu awon ti o se laala ni oro ati ni kiko ni nitori ti iwe mimo wipe iwo ko gbodo di malu ti nte oka re ni enu ati pe oya alagba se to si ma se gbe esun si alagba kan bi ko se lati enu eleri meji tabi meta ba awon ti o sewe niwaju gbogbo eniyan ki awon iyoku pelu ki o le beru mo pase fun o niwaju olorun ati kristi jesu ati awon angeli ayanfe ki iwo ki o ma sakiyesi nkan wonyi lai se oju saaju lai fi egbe se ohunkohun ma se fi ikanju gbe owo le enikeni beeni ki o ma si se je alabapin ninu ese awon elomiran pa ara re mo ni iwa funfun ma se ma mu omi nikan sugbon ma lo waini die nitori inu re ati nitori ailera re igbakugba ese awon elomiran a ma han gbangba a ma lo saaju si idajo ti awon elomiran pelu a si ma tele won be gege pelu ni ise rere wa ti won han gbangba awon iru miran ko si le farasin.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.

Abayirayi, ẹni tí ó fẹ́ wa, tí ó mọ̀ wá, nínú òṣì àti ẹ̀ṣẹ̀ tí a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n tí ó ṣe àánú fún wa jọjọ, tí ó sì rán Jésù Kristì, ọmọ bíbí rẹ̀ gbọdọ́ṣọ́, kí a má baà ṣègbé, ṣùgbọ́n kí a lè ní ìyè àìní pẹ̀lú. A dúpẹ́ lọ́wọ́ rẹ, wípé àwa ni o ṣe ní olóríire láti gbọ́ ohun tí à ń gbọ́, láti rí ohun tí à ń rí, ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé ò mọ̀. Orí ta wá lọ́rẹ lọ́fẹ̀ẹ́, a dúpẹ́ fún Bíbélì, ìwé ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń tọpasẹ̀ wá gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ. A dúpẹ́ fún ẹgbẹ́ ìránṣẹ́ yìí tí ó gbé dìde láti máa fi ọ̀nà hàn, kí a má baà ṣìnà, kí a má baà ṣègbé. Gbà pé àtìyìn wa ní orúkọ Jésù. Àtúndé láṣáálẹ̀ yìí, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìrànwọ́, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìtọ́ni, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ẹ̀kọ́, wá kọ́ wa, wá tọ́ wa, wá ṣe amọ̀nà wa. A sì ń bẹ̀ wípé bí o ti ń kọ́ wa, oore-ọ̀fẹ́ àti

fún àwọn afọ́jú. Ní ọjọ́ ológo kan ni àwọn tí ó fọ́jú ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé ojú wọn fọ́, nítorí pé a ò ṣe amọ̀nà wọn, wọn ò sì fi igi tilẹ̀ dé ilé ìsìn tí wọ́n lọ. Ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ẹnìkan dé àárín wọn, abàmì ẹ̀dá, ṣùgbọ́n tí òye òye wọn tí wọn ò sì ríran rí ẹni tí ó wọlé dé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀, àwọn ń fi pé bí afọ́jú tí ó ń fi ọ̀nà han àwọn. Ṣùgbọ́n ohun tí ó yà wá lẹ́nu tí ó sì ṣe wá ní kàyéfì ni wípé bí ẹni yìí ti dé àárín wọn ni àwọn ènìyàn tí ó ti gbé ìwé lọ́wọ́, ìwé tí ó ń ṣe amọ̀nà ènìyàn sí ọ̀run rere, ṣùgbọ́n tí wọ́n kà á tí ìdìndìjú tí ó wà lójú wọn tí ò jẹ́ kí wọ́n mọ ọ̀nà sí ọ̀run rere. Síbẹ̀síbẹ̀, tí ohun tí ó jẹ́ amọ̀nà tí ó wà lọ́wọ́ wọn, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bí òwe tàbí bí àlọ́ lé orí, ìtumọ̀ rẹ̀ kò yé wọn. Ṣùgbọ́n bí àwọn afọ́jú wọ̀nyí tí wọ́n pọ̀ ní ọ̀kẹ́ àìmọye bí wọ́n ti wà ní inú gbọ̀ngàn tí wọ́n jókòó síbẹ̀ ni a gbé ìwé yìí lé ẹni tí ó wọlé yìí. Ni ó bá ṣí ìwé yìí ní Lúùkù orí kẹrin, mo ń kà á láti ẹsẹ̀ 16, ó sì wá sí Násárẹ́tì níbi tí àgbétọ́ dàgbà bí ìṣe rẹ̀ ti rí. Ó sì wọ inú sinagogu lọ lé ọjọ́ ìsinmi, ó sì dìde láti kàwé. A sì fi ìwé wòlíì Aísáyà fún un. Nígbà tí ó sì ṣí ìwé náà orí ibi tí a gbé kọ ọ́ pé ẹ̀mí Olúwa ń bẹ lára mi, nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìnrere fún àwọn òtòṣì, ó sì ti rán mi láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnú jẹ́, àti láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn, ìtúnríran fún àwọn afọ́jú, àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́. Mo fẹ́ kí o fiyè sí ohun tí wọ́n kà ní ọjọ́ náà, ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ni orí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ́ yìí nípa èyí tí Jésù Kristì, ọmọ Ọlọ́run, ìyè, òtítọ́ àti ọ̀nà, ẹni tí a sọ fún wa wípé a fi ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu, olùdámọ̀ràn, ọmọ aládé, àlàáfíà, bàbá ayérayé, Ọlọ́run alágbára. A sì sọ fún wa wípé àlàáfíà ń bẹ lé ọwọ́ rẹ̀ pẹ̀lú. Òun ni ó sọ fún wa wípé a gbé òun dìde láti fi ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ya àwọn Farisí àti àwọn Sadusí lẹ́nu, nítorí wípé àwọn Farisí jẹ́ ẹni tí ó tilẹ̀ máa ń jẹ́ wípé bí o bá ti ìfọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí o bá lọ sí ìpéjọpọ̀ wọn, bí o bá lọ ní oyè ìgbà, ó dájú wípé wọ́n á sọ di afọ́jú. Bí o bá sì ti fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí o tó dé àárín àwọn Farisí àti àwọn agbowó òde, ó dájú wípé wọ́n á mọ jì sínú ikòtò kí o tó padà sílé. Nítorí Jésù Kristì sọ fún ọ wípé àwọn wọ̀nyí ni afọ́jú tí ó ń fi ọ̀nà han afọ́jú tí wọ́n sì ń rì sínú ikòtò, tí wọ́n ń ṣègbé. Ó sì sọ fún wa gbangba wípé

0: Àwọn wọ̀nyí ni ó sọ àwọn tí ó ń tẹ̀lé wọn di ọmọ ọ̀run àpáàdì ní ìlọ́po méjì. Ṣùgbọ́n bí ó ṣe ti Jésù ni, bí ó bá wá, ò ní fi ìríran fún àwọn afọ́jú. Ní orin Dáfídì, orí 146, ẹsẹ̀ ìkẹjọ, bí o bá ní ìṣòro nípa ṣíṣí Bíbélì, kí o sọ fún ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ kí ó ràn ọ́ lọ́wọ́. Orin Dáfídì, ó kan ẹ̀rin ẹ̀fà, 146, ẹsẹ̀ ìkẹjọ, Olúwa ṣí ojú àwọn afọ́jú, Olúwa sì gbé àwọn tí a tẹ̀ lórí bá dìde, Olúwa fẹ́ àwọn olódodo. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ìkan nínú àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì tí Ọlọ́run máa ń ṣe. Ó máa ń ṣí ojú àwọn afọ́jú. Ní Isaiah, orí 42, 42, ní wòlíì tí ó rí ìṣípayá ọ̀rọ̀ Ọlọ́run, ni ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ tí ó ń fi agbára Ọlọ́run hàn. Ní Isaiah, orí 42, ẹsẹ̀ ìkẹfà sí ìkẹjọ, Èmi Olúwa ni ó ti pè ọ́ nínú òdodo, Èmi ó sì di ọwọ́ rẹ mú, Èmi ó sì pa ọ́ mọ́, Èmi ó sì fi ọ́ ṣe májẹ̀mú àwọn ènìyàn, ìmọ́lẹ̀ àwọn kèfèrí, láti la ojú àwọn afọ́jú, láti mú àwọn òǹdè kúrò nínú túbú, àti àwọn tí ó jókòó lé òkùnkùn kúrò ní ilé túbú. Èmi ni Olúwa, èyí ni orúkọ mi, ògo mi ilé èmi kì yóò fi fún ẹlòmíràn, bẹ́ẹ̀ ni èmi kì yóò fi ìyìn mi fún èrè gbígbẹ́. Ẹsẹ̀ 16, orí yìí kan náà, Èmi ó sì mú àwọn afọ́jú bá ọ̀nà tí wọn kò mọ̀ wá, Èmi ó tọ wọn nínú ipa tí wọn kò tíì mọ̀, Èmi ó sọ òkùnkùn di ìmọ́lẹ̀ ní iwájú wọn, àti ohun wíwọ́ di títọ́. Nǹkan wọ̀nyí ni Èmi ó ṣe fún wọn, Èmi kì yóò sì kọ̀ wọ́n sílẹ̀. Ní àwọn ẹsẹ̀ tí mo ti kà fún ọ nínú májẹ̀mú titun àti májẹ̀mú láéláé, nínú ọ̀rọ̀ Ọlọ́run tí ó yè tí ó sì lágbára, tí kìí tanni jẹ, ọ̀rọ̀ Ọlọ́run tí kìí yẹ̀, àwọn wọ̀nyí ni a ti rí ìlérí púpọ̀ wípé ẹ̀mí Ọlọ́run wà ní ara Jésù Kristì ní ìlọ́po, tí ó ré kọjá ti Ábrahámu, tí ó ré kọjá ti Mósè, tí ó ré kọjá ti Joshua, tí ó ré kọjá ti Elijah, tí ó ré kọjá ti Elisha. Ẹ̀mí Ọlọ́run tí ó wà ní ara Jésù Kristì, tí ó ré kọjá ti Dáfídì, tí ó ré kọjá ti wòlíì kankan tí a ti rí nínú ayé rí, tí ó ré kọjá ti ìránṣẹ́ Ọlọ́run tí ó wà yálà ní májẹ̀mú láéláé tàbí ní májẹ̀mú titun. Ẹ̀mí Olúwa tí ó sì wà lára Jésù yìí ló jẹ́ kí ó sọ fún wa wípé òun yóò fi ìríran fún àwọn afọ́jú. Ṣùgbọ́n kí a tó mọ̀ wípé báwo ni a ṣe lè gba ìrànwọ́ ní ọwọ́ Jésù, bí a bá fọ́jú kí ó lè la ojú wa, ó yẹ kí a mọ̀ àwọn wo ni Bíbélì ń pè ní afọ́jú, nítorí ó ṣe é ṣe. Nígbà tí o gbọ́ wípé a fẹ́ sọ̀rọ̀ lórí ìríran fún àwọn afọ́jú, ó ṣe é ṣe kí o dìde, kí o gbé Bíbélì rẹ, kí o máa lọ sí ilé wípé ìgbà tí wọ́n bá fẹ́ sọ èyí tó kàn mí, màá padà wá, nítorí pé ojú mi ò fọ́, mi ò tiẹ̀ tí ìgbé gágà sí ojú rí, kò sí bó ṣe lè jìnà tó, bí n bá wò ẹ́ lọ́ọ̀kan màá mọ̀ pé lágbájá ló ń bọ̀ yẹn. awon eyan ti e ma so wi pe o dabi eni pe oju merin ni mo fi se oju meji nitori be bi a ba fesro lori wi pe iriran fun awon afoju o sese ki o so wi pe eyi ni okan mi o si kan o bo ba gbo wi pe jesu nse nkan kan o ye ki o ye ara re wo wi pe nje ohun ti jesu nse yi ti o nfi iriran fun awon afoju nje mi o fe ni ipin nibe mo si gbagbo wi pe onikaluko wa ni o fe ni ipin ninu ore jesu ati ibukun ti jesu kristi mo wa sugbon je ki o ye o wi pe jesu ni o ma nfi iriran fun awon afoju sugbon mo nbere ibere wi pe awon wo ni olorun ka si afoju awon wo ni iwe mimo kan mo wo leti wi pe afoju ni o sa lo si odo jesu ki jesu ki o ba le fun o ni iriran ni ori Isaiah ti mo nka fun o ni ori ikeji le ni ogoji lati ese ikeji din ni ogun o wi pe gbo eyin aditi ki e si wo eyin afoju ki eyin ki o le ri ta ni afoju mo gbagbo wi pe ibere yi ni o wa ni okan re be a tin kigbe ti an kilo ti an kera la ti an so wi pe Jesu Kristi ma nfi iriran fun awon afoju o nbi mi lere wi pe ta ni afoju gbo idahun ti Olorun fun o ni ese kokandini ogun ta ni afoju bi ko se iranse mi tabi aditi bi iko ti mo ti ran ta ni afoju bi eni pipe ti o si foju bi iranse Oluwa o so fun o iye ki o mi o to o so fun o wi pe o ni ta ni afoju bi iranse mi o ni awon ti mo ran nise awon ti mo gbe oro Olorun le lowo awon ti mo fi oro igbala ki won ma kede re ti mo so fun o ni ko si afoju bi ti won awon mo lefi awon eya Juda awon ti Olorun gbe dide ni ile Israeli we pe ki won je alore ati ajihin rere fun awon egbe won toku ni Olorun wa n ke si won o ni egbo eyin aditi won ba wo fefefe won so pe ta ni Olorun ba soro o leyin ni o ni eri eyin afoju won ni ta ni Olorun pe ni afoju o ni eyin iranse mi ni awon ni wasu awon ti won gbe bibeli awon ti won gbadura awon ti won se ise esin o ni awon ni o n pe ni afoju o ni ta ni aditi bi iko ti mo ran tani afoju bi eni pipe eni to so wi pe ona mi mo okan mi si mo gara mo ti le pe papa bi Olorun ba nbere wi pe awon ni won pe ninu awon wo ni won pe ninu ise esin mo je kan Olorun wa so wi pe iwo to je kan ninu awon ti won pe ni ise esin iwo to mo bi ati kasamu iwo ti o si mo bi ati ko awon elomiran le oro Olorun iwo ti o pe ninu orin kiko iwo ti o pe ninu ise ajirere iwo ti o pe ninu ise esin o ni iwo ni afoju ti mo fe ki Jesu ki o la loju bi o ba je be o je wi pe mo ni lati joko mo si ni lati gbo mo si ni lati pe Jesu ki o wa si igbesi aye mi wi pe oju mi fo mo si fe ki Jesu ki o la wese ogun ni riri nkan popo sugbon iwo ko kiyesi o ri nkan popo awon iranse Oluwa ri nkan popo sugbon won ko kiyesi nitori be ni o fi pe won ni afoju ni sise eti sugbon o n ko gbo ninu iwe woli esa yi kan na ni ori ikerin din ni ogota 56 lo nso fun wa ni ese ikewa mo si gbagbo wi pe ko se eni ti o fe ba Olorun jiyan abi o wa kin to ka ese yi mo fe ki o wo jamba ati ese ti o nse awon ti won ba olorun jiyan awon ti olorun so wipe afoju e wa kin layin ni oju ti won jiyan wipe o nda o emi ko mi o kin se afoju emi ti mo nse ise esin emi ti o je pe lati kekere lati sami fun mi emi to je pe lati kekere iyawo ti mo gbe paapa arede lagbera wa ti won fun ani oruka ninu ile esin emi le npe lafoju emi ni mo npe opa fun alufa wa ni akoko ikore oni ojuse ti mo nse gbo o awon ti won ba olorun jiyan ni Isaiah ori ikarun din ni adota 45 ese ikesan Isaiah ori ikarun din ni adota ese ikesan egbe ni fun eni tin ba eleda reja apadi ninu awon apadi ile amo yo ha wi fun eni ti o mo pe kini won se tabi ise re pe ohun ko li owo o nso fun a wi pe egbe egun idajo wa lori eni ti n ba eleda reja eni ti n jiyan eni ti olorun pe ni afoju pe ki o wa gba irina to n jiyan to so pe rara o emi ko olorun fi eti e se ti e mo riran to se ari eni ti o riran to ti o fe irina lodo jesu se o wa nbi rara o biru eni be ba wa o pada lo le nitori wi pe olorun ko ni ba eni kankan se ti olorun ba n to si ona wi pe afoju ni to ni rara to ni o riran eyi ni o se awon farisi wo ni johanu ori kesan mo se n pada bo ni Isaiah ori kerin din ni ogota sugbon wo johanu ninu majemu titun johanu ori kesan lati ese kokan din ni ogoji jesu wi pe nitori idajo ni mo se wa si aye yi ki awon ti ko riran le riran ati ki awon ti o riran le di afoju ninu awon farisi ti o wa lodo re gbo nkan won yi won si wi fun pe awa pelu foju bi Jesu wi fun won pe iba se pe eyin foju eyin ki ba ti le ese iba se pe e gba wi pe e foju e ba ti je wa ese yin kia kia ki a si gba okan yin la ese yin iba ti di pipare eyin ki iba ti le ese iba se pe eyin foju sugbon nisisin eyin pe awa riran nitori na ese yin wa sibe bi a ba n jiyan bi a ba n so wipe a je eni ti o riran nigba ti a je afoju o so wipe ibaje ati idajo ati ese wa yo wa sibe sugbon bi olorun ti n pe afoju to n kire pe mo wa n bi o sanu fun mi lami loju je ki n riran iru eni be lo ma n gba anu mo si gbagbo wipe enikeni to wa n bi lasale yi bi o ba fi nkan kan bo ara e mole ti o ba fi ete sile ki o ma palapalapa bi o ba wa wi awa wi ati awijare bi o ba so wipe o n je ariran nigba ti o je afoju bi o ba je gba ara re gege bi olorun ti gba bi o ba pe ara re ni oruko ti olorun pe ohun mo gba wipe anu wa ni asale yi ore ofe si wa pelu wo Isaiah ori ikerin din ni ogota lati dahun ibere ti a bere ni isaju wipe ta ni afoju ese ikewa Isaiah ori ikerin din ni ogota ese ikewa afoju le awon alore re o pe ni gbogbo won odi aja ni won ti ko le igbo won a ma sun won dubule won fe ma to gbe awon lore awon ni wasu la n pe be awon to n lu ago ni owuro kutukutu wipe e ronu piwada ijoba olorun ku si dede e ji ninu orun yin ki e gbadura e ke pe oluwa jesu n bo awon won yin da n pe ni alore awon ti won pe wa wipe ki a wa sin olorun awon ti won jade waasu ṣùgbọ́n nígbà tí ọlọ́run wò wọ́n délé délé tí ó wo inú ọkàn wọn tí ó wo ìwà wọn tí ó wo ìrìn ẹsẹ̀ wọn tí ó wo ìwọṣọ wọn tí ó wo ìṣiṣẹ́ wọn tí ó wo ìgbéyàwó wọn tí ó wo ìkóbìnrin jọ wọn tí ó wo bí wọ́n ṣe ń bímọ bí wọ́n ṣe ń tọ́mọ ó wà ní afọ́júlé àwọn alóore rẹ̀ ó sì ń sọ wípé òpè ni wọ́n nǹkan tó sì ṣe wá láàánú ni wípé àwa tí a ń fẹ́ ìtọ́sọ́nà ó ṣe wá láàánú wípé àwọn afọ́jú ni à ń tẹ̀lé Jésù sì jẹ́ kí ó di mọ̀ fún wa wípé bí afọ́jú bá fi ọ̀nà han afọ́jú àwọn méjèèjì wọ́n ṣe kí ni wọ́n já sínú kòtò wọ́n á ṣègbé ìgbàlà òsì fún afọ́jú tí afọ́jú ń fi ọ̀nà han wí fún mi ẹni tó ń ṣépè tó ń kọ ẹbọn ṣe ń gbàdúrà ẹni tí ilé ẹ ò tòrò tó ń sọ fún ọ ẹbí lè tiẹ̀ ṣe lè tòrò ẹni tó mu ọtí àmuyíra tó sì ń sọ fún ọ ọ̀nà tó fi lè kó ara rẹ ní ìjánu ẹni tó ṣìnà tó sì ń sọ fún ọ wípé bó o bá fẹ́ mọ ọ̀nà láti lọ sí ọ̀run rere ó yá máa bọ̀ jẹ́ kí n fi ọ̀nà hàn ó sì ń ṣìnà ẹni tí ó ń tọ̀ sára tí ó mu àmuyíra tí ìgò ló jẹ́ olúwa ẹ̀ sìgá ewé tí wọ́n ń já nínú igbó ò ló ń tẹ̀lé káàkiri ló ń fi ìkanràn kan tó sọ pé òun ṣògo èyí ní sì wọ́n lòun fẹ́ kọ ẹbọn ṣe ń gbàdúrà ó lòun fẹ́ kọ ẹbí lè tiẹ̀ bá ṣe tòrò ó lòun fẹ́ kọ ẹbí wàá ṣe lè kápá àwọn ọmọ tiẹ̀ àwọn alóore tọ́lọ́run sọ nípa wọn nìyẹn ó wá ń sọ wípé afọ́jú lé àwọn alóore rẹ̀ mo sọ pé ohun tó ṣe wá láàánú ni wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fẹ́ lọ sí ìjọba ọlọ́run ni wọ́n lọ ń bá àwọn wọ̀nyí pé kí wọ́n kí ó tọ́ wọn sí ọ̀nà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ìgbàgbọ́ ayébáyé yìí ọ̀nà tòótọ́ láti lọ sí ìjọba ọ̀run àti béèyàn ṣe bá Jésù pàdé tó ní ìgbàlà tó ń bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ wípé mo ṣe alárìnbá pàdé ẹ̀ mo sì kó ẹ kú oríire ìwọ tó wá tó sọ pé o fẹ́ mọ̀nà ìwọ tó gbà wípé afọ́jú ni ọ́ ó yẹ kó ṣe wá ní kàyéfì ẹlòmíràn tí ò bá mọ̀ pé òun jẹ́ afọ́jú ńgbà tó wá síbí ní àṣálẹ̀ yìí tí àwọn tí wọ́n pè ní ọmọ kéékèèké ọmọ àná tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹ bí wọ́n ṣe ń gbéyàwó ó sì ti bí wọn ó ti bírú wọn dànù tó tiẹ̀ ti sọ wọ́n sómi irú àwọn wọ̀nyí tí wọ́n ń kọ èlò ti lọ bá dókítà tí wọ́n ti fàyọ tí wọ́n ti junù tó tiẹ̀ rí wọn mọ́ àwọn wọ̀nyí kéékèèké ni wọ́n wá dúró síwájú ẹ̀ tán sọ wípé ká máa mú sùúrù ká tó gbéyàwó ká máa gbàdúrà ká jẹ́ kí ọlọ́run kí ó tọ́ wa bí a bá fẹ́ fi àwọn ọmọ wa fún ọkọ a fẹ́ fi wọ́n fún aya tàbí ohunkóhun tí a fẹ́ lọ ṣe ìdáná ó yẹ kí a jẹ́ kí ọlọ́run kí ó tọ́ wa kí a má fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ kí a má sì fẹ́ ẹni tí ó ti kọ ọkọ rẹ̀ tàbí aya rẹ̀ tí ó ti kọ̀ ọ́ sílẹ̀ bí ó bá jẹ́ pé o gbà pé afọ́jú ni ó níjókòó wàá sọ pé èwo ni èyí tó dé bá mi yìí àbùkù ńlá gbà kú ọmọdé yìí tó ń yọwọ́ sèmi àgbàlagbà wípé bàbá ẹ̀ka ìwé yìí fún wa ó máa ṣe o bí ò bá jẹ́ ìgbàgbọ́ yìí náà ẹ kò burú ṣá bó o bá gbà pé o jáfọ́jú ò ní jókòó bẹ́ẹ̀ àbí ó ṣeéṣe láti jókòó bẹ́ẹ̀ irú àwọn èèyàn tí wọ́n rò pé wọ́n lajú pé àwọn ò tún ní ìtọ́sọ́nà kankan mọ́ bí wọ́n bá dé tán rí irú àwa kéékèèké wọ̀nyí tí a ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n mú fìlà wọn ni wọ́n á sì lọ sílé wọn pé mi ò mọ̀ pé ẹgbẹ́ àwọn ọmọ kékeré ló wà ńbẹ̀ àwọn ẹgbẹ́ ọmọ mi wọ́n ní kí n jókòó ká máa pàtẹ́wọ́ ká máa dìde ká máa kọrin ká máa ṣí bíbélì ó mà ṣe o ṣùgbọ́n pé ìwọ tí ọlọ́run ṣe lóríire tó jẹ́ kó ní ìrẹ̀lẹ̀ ó jẹ́ kó fẹ́ gba ti ìjọba ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé gbédigbédi tó máa ń gbé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kì í jẹ́ kí wọn kí ó fẹ́ gbọ́rọ̀ ọlọ́run kò jẹ́ kó bà lé ọ èyí tó máa ń jẹ́ kán sá káàkiri tí wọn ò ní mọ̀nà ìjọba ọlọ́run ó jẹ́ kí orí rẹ kí ó wálẹ̀ ó jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀ ìgbà tí wọ́n sọ wípé ẹ ṣí ìwé ọ̀rọ̀ ọlọ́run ó bẹ̀rẹ̀ sí ní ṣe ó bẹ̀rẹ̀ sí ní kà á bí wọ́n ti ń kà á tí ó ń gún ọ bí abẹ́rẹ́ tí ó ń ṣá ọ ládàá tí ó ń ṣá ọ láàké bẹ́ẹ̀ ni ó ń sọ pé ọlọ́run ibi tí mo kù sí bá mi yọ́ dànù bo ti le nsoro bo ti le dabi eni wi pe nkan ti won so yi o dabi eni pe nje emi ti mo ti dagba nje ko ti peju o wa nso fun e pe mi o ni je ko peju fun mi gba to lohun ti mu mi wa ni o fe se mi lo lori re ni mo ki oko rire nitori pe o de ibi ti jesu ti man la ni loju bo ba ti de to ti pokan e bale to si fe gboro olorun o daju wi pe omo igbala oni segbe sugbon bo ba mo be bi awon oluko wa bi won ti e kereju yi ni mo se bi Josiah omo odun mejo ni ngba to njoba abi be ko mo se bi omo kekere ni David ni ngba ti o lo gba gbogbo awon omo Israeli kuro lowo Goliath ti o nfejumo ti o fe pa won mo se bi Jesu papa ti won wo ti won so pe se bi omo Maria ni eyi ni o ranti pe omo ogbon odun ni nigba ti o duro ni waju awon eniyan ti o nko won ni eko oro olorun ti o nsi ibedi fun won ti o npe awon agbalagba awon arugbo awon iyabirin awon baba ti o npe won wi pe ki won ki o wa ki won ki o soronu pada ese won ti o ba je pe won mo ra won ni afoju ni won ni gbo nkan to nso sugbon adupe lowo olorun wi pe ni asale yi o je ki a mo awon wo ni a npe ni awon afoju wo Corinthians 2 ori iketa ori ikerin Corinthians 2 ni maje mo titun ori ikerin ese iketa si ikerin sugbon bi ehin rere wa ba farasin o farasin fun awon ti o nu eko ehin rere we pe ki a je wo se wa ki a ko sile ki a gba Jesu Christ gbo ki o le gba wahala ki o le gba gbogbo ese patapata lowo wa bi iru eko be bi o ba farasin o farasin fun awon ti o nu eko wi pe bi a ba ti ni igbala tan wi pe atun lati wa oju oluwa lati le ni isodi mimo ni ekun rere ki gbongbo ekoro abinibi ti o wa ninu wa ki olorun ki o le fi owo agbara re ati iwenu meje jesu ki o le fi fa tu kuro ki ife ife ti olorun ki o le joba ninu okan wa ki a le fi olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo iye wa ati pelu gbogbo agbara wa ihin rere ti isodi mimo yi bi o ba farasin fun enikeni o farasin fun awon ti o nu awon ti o sonu bi o ba n gbo wi pe anfani ti o wa ninu ire ni pe nipa ina re le amu wa larada bi ore ofe ti iwosan pelu agbara olorun ore ofe ti a fi wo nisan pelu ina Jesu Christi bi o ba farasin fun enikeni o farasin fun awon ti o nu bi o ba n gbo pe emi olorun kan wa ti a n pe ni emi mimo ti o ma n dari eni ti o si n gbo oro olorun ninu ire wi pe awon ti a n se amona fun lati odo emi olorun wa awon ni se omo olorun bi enikeni ba fe gbe iyawo tabi o fe sise tabi o fe rin irin ajo abi o fe da owo po pelu enikan tabi elomiran ti ko si mo eto ni olorun ti ko mo bi emi olorun se n se amona o n so fun a wi pe eko ihin rere wi pe emi olorun ma n se amona fun awon ti re bi o ba farasin o farasin fun awon ti o nu eko ihin rere si ni wi pe okunrin kan aya kan aya kan oko kan nitori wipe eko yi n so fun wa pe awon mejeji yo si di melo ara kan se o so pe awon mewewa yo si di ara kan se o so be bi o ba je wipe eko yi eko ihin rere wipe okunrin kan aya kan bo ba farasin o ye ki o ma awon to farasin fun gbati olorun da adamu obirin melo lo da pelu e se olorun o lagbara olorun o si ni iye ninu ko ni oye wi pe ninu gbogbo agbaye okunrin kan soso to da eyi ti ba fi 100 yawo ta lore mo se bi Solomon ni o ni won to egba egberun mo si ro pe bi enikeni ba fe aya pupo adam ye ko ni aya pupo sugbon nitori pe ilana ati etu olorun olorun fun adam ni efa kan sosho mo si fe ki o se afiyesi wi pe nigbati ikun omi to fe pa aye re pata pata olorun ri enikan ti ori oju rere ni odo re to si ni ore ofe ni oju re eyi ni a npe ni noah o si ni awon omokunrin melo gege bi omo won je melo noah ati awon omo re okunrin meteta won je melo merin bi o ba mo itan bibeli dara dara awon eniyan melo ni o wa ninu oko igbala ti ikun omi ti o pare awon melo awon mejo okunrin merin obinrin merin okunrin kan pelu aya re kan sosho gbogbo awon ti won fe aya pupo ti won ko won kunle ton wa dabi shosho primary school to dabi ki okunrin ki o wa laarin ile ko ma mo oye awon omo ti o bi won po to bege ko ma si mo iyawo ki iyawo se ma so pe ko je obe temi e mo mo wi pe ti ti ya le nikan lori nsin o dara ko ma sogun sira won gbogbo awon be omi ikun mi na ba lo patapata awon ti won ye ti won ni igbala ni akoko na ni awon to je wi pe okunrin kan aya kan bo ba si ranti aye ti loti nigba ti olorun fe fi ina pa sodom ati gomora re won po nbe awon to fe won meta merin mewa tabi ogun tabi ogbon ko si kan to bo ninu idajo olorun abi won bo rara loti to fe aya kan sosho ati omo re meji ti o wa ni to se awon ni won yo kuro ninu e sugbon aya kan ta ti nwi ina papa o kuro ninu ina sodom ati gomora sugbon ohun to gbagbe sinu aye won ojule o sese a o ko ye ti se ti ye ti le wa lokan e o ko le si sorun le si le wa ninu okan e ibi ti isura e ba wa ibe ni okan e ma wa bo ba ni won sita awon won ni ti Jesu Kristi ba de awon onfa to nfa awon elese sile ti ki ti oni je kan lo niyan gba to ni kan si suru lere oni kan se bute meta oni yawo kan si ibomi bi Jesu ti e fe de bo ti e npe o ni gbo ipe nitori pe igbe yawo pupo adio leti ara oniye afo loju oni mona e ti o ti e je yawo kan sosho ajo ti won da owo to da si bi kan ko jule oni gbogbo a parun gbogbo awon omo odo to ni awon ile ta ko awon dukia ta ni lo nso pe oko mi se bo ma se pari ni bi awon angeli ti so pe e sare e jade e ma se ilora idajo nbo ni loti papa anu olorun po a fa seyin loti ti o jade lati lo wa su fun awon eniyan wi pe olorun fe fi idajo ina pa ilu yi re bo si se de tan ni o ya o e wa jade o ko me to ma mu bo se mu ele o jule o tun mu ti bi o tun jule awon angeli nle won ni re pe e jade baba ye jade ina nbo oni mo nbo mo nbo ko me to ma mu nu e gba to ya ti o me to ma se ni awon angeli di lo mu pe o ya jade sa sala fun emi re ni iyawo kan na to fe o dupe pe loti o ni ale ni sodom ati gomora iwo to so pe iyawo kan lo fe to lale nta gbangba adekun kedere abewo lojo ti Jesu ba de opolopo ani sister nko sister owa ni ijoba olorun ni ase igbeyawo odo agutan loke nigba ti Jesu Kristi ba de boda wa to ma wasu fun anko to ma wasu ninu boss to si je wipe gba ti won fe ko ile olorun wa o lo fi okuta igun le o lo fi le aboda o wa o la le nta eyin ni o mo se e te n fi ayin pe iyawo kan ni mo ni iyawo kan ni mo ni ejoko be yesu kun ko mo okan e o mo bi to rin ide o mo bi to n sa lo loru o gba to ju yawo e le to lo sibi kan o mo nkan to lo se o le pamọ fun eniyan sa foju la awon eyan to n pamọ fun awon na okunkun riran sugbon gba ti jesu ba de iya lenu ni lojo na awon ti won ti waasu jake jado ile nigeria gba ta ba de ohun ti a ba fe won ko ekun agbon awon omo ijo miran gba ti alufa ton ba fe ko alufa miran nigba ti o ba ri awon deacon awon ti o je pe awon osise won ti o ba fe won ku to lo bi jesu pe awon osise mi da awon osise o peye won o kese jari won o si nibi awon alaga bagebi awon alafarase awon foju ti won mo pe won foju won o wa in our majo iya iparun ise nise titi ayeraye ika abamo awa wa lenu opolopo ani kin mo kin se bi won ti wi kin mo kin se atunse kin mo kin gbadura kin mo kin gba agba yori lati bo lowo ese e ti an so yi ni awon angeli ni won ba mu loti ati yawo re ati awon omo mejeje o ya e jade won ba nlo won ba nlo won ne ma boju won yi o e ma boju won yi o ina njo e ma se panu o iyawo ba nro wi pe so gbogbo damask lace gbogbo bata onile gbogbo bolu gitan ko sese o pari niyan gbogbo eta fi igba ati akoko kojo ni iseju kan bi ise eyan ise atodumodun bo se njona niyan abi ere ni abi awada ni abi ati e nlala ni a si je omugo a ju kini ile be won si ni e ma boju woyin ta ba ti e boju woyin nko ki lo ma sele o ba don wo ba don tan bo ti boju woyin o ba di awon iyo iwo na wo ara mi lo tin lo ni waju o ri wi pe ko gbọ iro ese iyawo mo o mo wi pe nkan kan ti sele ko si to be lati boju weyin oni lo ri lo so fun pe kin de te wa seko ibeli iyawo mi ni o je kin wa joko be sisa ke a de ri yin e wa seko bibeli ojo nlo e wa gba laye wa e je ko wa ninu okan yin ha okan mi ni o je kin wa joko be ojo kan bo to ni mo oko to ni mo aya ni ti no ba njo ti ya nje eyan ti won pa yin keke ti won sise oro ti won so pe omi o oro oro ko sen ta tu enikan lara tori pe ojo anu ati koja patapata ode wa gbala e ku wa la wa yori ko si ni gbala ki wa e ko yi pada iyawo mi keji ni ko ni ju mi le o feran mi pupo pupo ife orun apadi ni bo se boju wa yin niyan o ni jesus ba wa ran wa leti ki jesus ko to lo wi pe eran ti aya lo ti o eran ti o eran ti o mu nbo o ni akoko ti jesus ba nbo opolopo ni o dabi aya lo ti adura mi ni pe ko ma se pelu won oni ti ihinrere ti a n so nipa eyi ihinrere wipe okunrin kan aya kan bi o ba farasin o farasin fun awon ti o sonu ese ikerin ninu awon eni ti olorun aye yi ti so okan won okan awon ti ko gbagbo di afoju ki imole ihinrere kristi ti o logo ẹni tí í ṣe àwòrán ọlọ́run kí ó má ṣe mọ́lẹ̀ nínú wọn mo ń gbàdúrà fún ọ pé kí o má ṣe pẹ̀lú wọn ìhìnrere tí ó lógo yìí ọ̀rọ̀ ọlọ́run tí ó máa ń wẹni mọ́ tí ó máa ń gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹni ọ̀rọ̀ ọlọ́run ti o ma n fi ya ni pekun jin ki o ni kaluku ti o ba gbagbo ki o le je ti enikokan wa sugbon so fun wa wi pe ti ire ti an wa su re eko oro olorun ti o ma n tun aye ni se ti o ma n yi ni pada ese ikerinla ejo wo won si afoju tin fona afoju ni won o mo oni won se kele olori we pe ah o n lo si egbe ikeko bibeli mo ba lo to ku ba ku fun e ko se nta ba e lo oro yi la nso nipa eyi oro yi ani pekun emi a so pe bo ba lo sibe e bo ba gboran se ti awa afoju ta nso fun e ni bi bo ba lo si ohun to lo nkeko bibeli e bo ba bimo won ni wa be ko jade e ma wa sebi bawon eyan wa ba wa ko mo jade sebi jesu wa wa emi olohun a si wa nbe baba ayeraye oludamoran a si wa pelu wa awon angeli olorun o si ni fi wale mi o ro pa ti e nfe ki awon omo ti ko wa na papa abi wo fe ko omo ti e jade pe lawon omo ti alufa to nse pe yen lo fe ko wa be ko omo jade e to se ilu yawo en le tan to gba ni salubata a wa kuro me a wa lo wa be ko omo jade bo ba sure adura o le gba se olorun ki gbo telese won ti so fun aye pe bo ba lo keko bibeli bo ba lo sibi ton tin so oro igbala bo ba lo bo ba bimo ani won be ko jade e joko le e bo ba ni wa ko mo jade se bi mo ba wa na inawo na ma ko wa si won ni wa kan ma bere bi o teju biscuit die abi won wa lenu ofo awon ni gbagbo nikan lo le wa lenu ofo abi ki se be sugbon ba won ba ti wa ti won ba tin joko na bere we pe ah pese nkankan sile ni abi a mi je iresi ti omo te se bi igbesi na nko ba wa bon ba ti e joko le wa ile won mo te ro pe o da na papa abi o da kebi laye ati jo ta ba bimo won wa mu amuyira nle wa ati ile e na ma ti ma so so ku so kan to dele won ti subu gota ni yawo alufa abe lowo pe oko mi nko ko dele eni o wa bi sugbon ele topase o a wa ri pe oko ti subunu gota lati ile e se igbagbo niyan igbagbo ni ifoju okan ati sina pupo ni oni afoju tin fi ona han e tin fona ha afoju ni won bi afoju ba si fona han afoju awon mejeji ni yo subu sinu iho eya pupo lo wa fun awon afoju sugbon iki lo wa fun awon eniyan ti won wa su sugbon ti awon fun awon oni igbala bo ba wo Deuteronomy ori iketa dini ogbon ese ikeji dini ogun Deuteronomy ori iketa dini ogbon 27 ese ikeji dini ogun 18 egun ni fun eni ti o se afoju li ona elese to wa jeje ti e to n fe lo si ijoba olorun afoju ni orin kan so fun wa ni awon ilesi pe afoju le alaigbagbo ko mo ise olorun gbogbo awon alaigbagbo gbogbo awon elese gbogbo awon ti o ti ri igbala afoju ni won alufa ti o ba si waasu ti o tun si won lona a so fun wa wipe egun ni fun eni ti o si afoju le ona gbogbo eniyan yo si wipe ami ori ikejidinlogbon Deuteronomy ori ikejidinlogbon ese ikokandinlogbon ohun to ma n sele si awon afoju niyi iwo si ma fi owo tale le osan gangan bi afoju ti fi owo tale ninu okunkun iwo ki yo si ri rere le ona re awon ti o sa olorun ti le an so fun bayi mo n bi olorun pe keyi ki o ma se je ipin re àwọn tí wọn ò kọ ẹsẹ wọn sílẹ àwọn tí wọn ń wa wọ mọ bóyá ìyàwó kejì ìyàwó kẹta ìyàwó kẹrin ó ń sọ fún wa wípé àfọjú ni wọn o o si so wipe won ko ni ri re le ona won eni ini lara sha ati eni kiko le ojo gbogbo ni won o je ko si si eni ti yo gba iru eniyan be sugbon Jesu Kristi bi o ti so fun wa ni isaju o so fun wa wipe ohun ni ohun wo awon afoju ohun lo nwo won san o maku ori kewa ki a to lo gbadura ni asale yi nisisin yi ati mo awon afoju ni awon ti o ri ona olorun awon ti ko ti mo iye aini pekun awon ti olorun aye yi ti o ti ra ni iye ti o ti poli oju awon ti oso aye aye jije awon ti o ti ra ni iye awon ti o ti poli oju awon ti o fi rere pe ibi awon ti o fi ibi pe rere awon ti ko ri imole ogo ti hin rere awon wonyi li afoju sugbon ani eleri Jesu Kristi we pe ohun ni o wa mu iriran itunriran ba awon afoju asin fe ka ma ko ri kewa yi lati mo bawo ni Jesu Kristi se nse iru nkan be bo ba je afoju bo ba je elese bo ba je eni ti o ni ilo igbala ti Jesu Kristi mu wa wo lati ese ikerin din ni adota 46 Marku ori kewa ese ikerin din ni adota won si wa si Jericho bi o si tin jade kuro ni Jericho pelu awon omo ehin re ati opo awon eniyan Bartimeo afoju omo Timeo joko leba ona o nsagbe ranti o gbogbo awon elese ni won ma nsagbe bo je obirin a ma toro owo lowo awon okunrin bo je okunrin a ma wa sekere pelu abetele gbogbo afoju patagba lo nsagbe awon elese ti imole ire o ti imole si loju won ma nsagbe nigba ti o gbo pe Jesu ti Nazareth ni o bere si ki gbele ohun rara wi pe Jesu iwo mo David shanu fun mi bi a ba n gbadura awon elomi won mo ba ti gbadura won adake sibe bo ba dake Yoruba so fun a wi pe tara ya ba e dake oni sugbon ti elese ba mo ise re ki pe lori ikunle bo ba ki gbe to Olorun wa to so fun Olorun wi pe elese ni mi to tiju to so fun Olorun bo se je ile e ona e iwa e irin e isise e to so gbogbo e patapata fun Olorun to ki gbe le ohun ra wi pe sanu fun mi iwo omo David sanu fun mi elese ni mi oju mi fo si ogo re oju mi fo si hirere oju mi fo si eko ti o ye koro ni ese ikeji din ni adota opolopo si ba wi ki o pa enu re mo bon se n ba ewe niyan bo ba de le nsin o se se ki oko ki o titi lekun ko mu kokoro ko lo wa kan lekun titi ti bo ba si de agbayin ko le wole a ora wole ifoju okan ni iwo to wa ko be yan se nse ore fun oko be yan se ntoju oko be yan se nferan oko toko wa ro pe o lo se nkan ti o da to tun ti e mota bi o ba je ifoju okan iwo to wa wa bi Jesu bi a se se olore ati ile re ni rere sugbon ti oko ti oye oye ta si so fun wi pe joko bo ba fe ki ile ko gba emi pelu e ye gbadura ye lo fe ko bibeli bibeli te ti poju osan bibeli oru bibeli aro bibeli ki lo de to be iya ni pekun lo de to be won so fun o pa enu re mo iwo lo ni panu mo ti o mo bi to tin bo si mo bi to nlo abo mo bi to nlo ijoba olorun la fe lo bo jo mo de nile iwe ni bo ba tin ke pe olorun wi pe afoju ni mi fi ona han mi la mi loju ni baba ati iya tin so npe gbo o to ba je ti oro hin rere ti oro igbala ni ile iwe e adekun e kekere niyan
1: Bíbélì ní bí ìyá àti bàbá bá kọ̀ mí sílẹ̀, Olúwa yóò tẹ́wọ́ gbà mí.
0: Bó sì jẹ́ ọmọ níbi iṣẹ́, bó ti ń di aago márùn-ún sí aago márùn-ún àbọ̀ ló ń sọ fún ọ̀gá ibi iṣẹ́ pé mo ń lọ sí ẹ̀kọ́ Bíbélì. Ló sọ wípé
1: ayé má gbà ẹ́ o. Níbi iṣẹ́ mi ló ti ń sọ pé ó ń lọ sí ẹ̀kọ́ Bíbélì.
0: Àwa ta wá kù sẹ́nu iṣẹ́ kọ́, àwa ẹlẹ́ṣẹ̀.
1: Mi ò sọ bẹ́ẹ̀ o, èmi ẹlẹ́ṣẹ̀ mi fẹ́ lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bẹ́lẹ́ṣẹ̀ ṣe nígbàlà. Tí o bá lọ, kò fọ̀n ṣọ̀hún.
0: Àárọ̀ la, máa wà síbi iṣẹ́ oṣù gbọ́,
1: o sì gbé Bíbélì ẹ, ó ń bọ̀. Ìgbà tó bá sì dé láàárọ̀, a ní kó lọ gba ìwé lọ́wọ́ ẹni tó ń gbé lọ́dọ̀ ẹ̀ wípé tíbì bá máa wọ̀ fún ẹ gẹ́gẹ́ bí ilé iṣẹ́.
0: Ẹ̀kọ́ Bíbélì yẹn ò ní lọ mọ́. Wọ́n ń sọ fún ẹnìyẹn pé kó dákẹ́ àdúrà gbígbà, kó dákẹ́ láti máa wá ìrànwọ́ lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá rẹ. Àwọn ò sì lè ràn ọ́ lọ́wọ́.
1: Bórí ẹ bá yí níbi tó wà yẹn, wọ́n á fọ ọ́ tiẹ̀ jáde.
0: Ìgbà tán bá ti gbé ẹ débí dọ̀hún-dọ̀hún títí ìyá ẹ pàápàá máa sọ pé bó tiẹ̀ kú pàápàá ó sàn, wàhálà ti pọ̀ jù. Bára ẹ ò dá, bò ń yàgbẹ́ sórí ibùsùn ẹ. Ìgbà tán bá ti yí aṣọ ẹ padà lẹ́ẹ̀mejì tí gbogbo ẹ ń rùkù, ná máa sọ pé bó tiẹ̀ kú pàápàá, a kàn lè fọwọ́ ara wa pa ni.
1: Bó o sì kú mọ́ fẹ́ sin ẹ́, bẹ́ẹ̀ nìkan fẹ́ tí wọ́n sínú ṣọ́ra ẹ.
0: O fẹ́ tì mí sínú kòtò ni,
1: ẹ ṣe bó o fẹ́ ràn ẹ̀.
0: Ṣé bó sọ pé bíná ń jó màá bá lọ, bójú ń rọ̀, èmi pẹ̀lú ẹ ni,
1: àìrọ́ o, kìí ṣe ti kú o.
0: Àwọn ọ̀rẹ́ tí ò fẹ́ kó nígbàlà nìyẹn, àwọn tó ń pọ́nlé lónìí, bó bá ti kú báyìí tó ti fajúdé náà ti wá ìwé àkáǹtì owó ẹ. Náà ti sọ pé kí ló fi ilẹ̀, bó o bá fi nǹkan sílẹ̀ tó ń rí ₦10 nínú àwọn ni alákọ̀ọ́rí ó ti fún ṣọ́ọ̀ṣì ní gbogbo ẹ̀.
1: Owó ni wọ́n ń wá. O rò fún fẹ́ràn, owó ẹ náà fẹ́ràn.
0: Bó bá dọ̀la tó ń datọ́ lẹ́nu, tí gbogbo apá ẹ ọ̀tún tí gbogbo ẹ rọ, wọn ní wálé ẹ mọ̀.
1: Àwọn tó fẹ́ kó gbàdúrà, bí wàhálà bá sì di Ọlọ́run nìkan ló lè ràn ọ́ lọ́wọ́.
0: Wọn ò sì ní jẹ́ kó ké pé Ọlọ́run tó lè ràn ọ́ lọ́wọ́.
1: Ó jẹ́ jù wọ́n lẹ̀.
0: Wọ ẹsẹ̀ tí à ń kà, ọ̀pọ̀lọpọ̀ sì bá a wípé
1: kí ó pa ẹnu rẹ̀ mọ́. Ṣùgbọ́n òun sì kígbe ju bẹ́ẹ̀ lọ. Ìwọ ọmọ Dáfídì ṣàánú fún mi. Jésù sì dẹsẹ̀ dúró.
0: Ó sì pàṣẹ pé kí a pè é wá. Wọ́n sì pe afọ́jú náà wá. Wọ́n sì wí fún un pé túju ká dìde, ó ń pè ọ́. Ó sì bọ́ ẹ̀wù rẹ̀ sọnù, ó dìde.
1: Ó tọ Jésù wá kí ni ṣe tó bọ́ ẹ̀wù rẹ̀ sọnù. Ó fẹ́ lọ rí ọba àwọn ọba, Olúwa àwọn Olúwa, aṣọ ìdọ̀tí, aṣọ ẹ̀ṣẹ̀, aṣọ burúkú, ó yan sọnù. Aṣọ àkísà, aṣọ ẹ̀gbin, ó yan sọnù kúrò lọ́kàn ẹ̀. Bó ti ń lọ bá Ọlọ́run tó ń sọ pé Ọlọ́run ṣàánú fún mi, tó ń sọ pé Jésù ń pe ọ̀fẹ́ gbọ́kàn ẹ̀ là. Bẹ́ẹ̀ ni gbogbo aṣọ ẹ̀rọ tó ń pa tẹ́lẹ̀tẹ́lẹ̀, aṣọ ẹ̀ṣẹ̀, aṣọ ìrìndé òru, gbogbo ètò oní tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó yan ọgbọ́ ẹ̀ sọnù. Ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ nìyẹn.
0: Ó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ nítorí pé ọba àwọn ọba kì í lajú rí ẹ̀ṣẹ̀.
1: Gbogbo ẹ̀gbin, gbogbo ìdọ̀tí tó wà nígbèsí ayé ẹ, wàá kọ̀ wọ́n sílẹ̀ bó bá ń bọ̀ lọ́dọ̀ Jésù.
0: Jésù sì dáhùn, ó sì wí fún un pé kí ni ìwọ fẹ́ kí èmi kí ó ṣe fún ọ.
1: Àfọ́jú náà sì wí fún un pé
0: Rabboni, olùkọ́ni,
1: kí èmi kí ó lè ríran.
0: Jésù sì wí fún un pé máa lọ, ìgbàgbọ́ rẹ mú ọ láradá. Lójú kan náà
1: ó sì ríran. Ìgbà tó sì ríran tán, ó bá ń wálé aṣẹ́wó káàkiri.
0: Mo ṣe bí àwọn tí wọ́n lọ sí léèsì, mo lọ sí ìpàdé ìta gbangba, mo ti bá Jésù pàdé, wọ́n náà bá Jésù pàdé, wọ́n tún bọ̀nà ilé ọtí lọ.
1: Mo bá Jésù pàdé, ìrédè orúkọ jù wọ́n lẹ̀.
0: Ìyẹn ò bá Jésù pàdé, ó sì wọ́n wá ni.
1: Ó ní ó sì ríran, ó sì ń tọ Jésù lẹ́yìn ilé ọ̀nà.
0: Mo gbàgbọ́ wípé lónìí bí Ọlọ́run ti ń là ọ́ lójú ẹ̀mí,
1: tó ń fi ìhìnrere hàn ọ́, tó ń darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, tó ń wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, tó sì ń sọ wípé lọ kí o máa ríran.
0: Ẹni tó bá ríran bó ti ń ka Bíbélì, a máa yé ọ.
1: Ìfẹ́ Bíbélì á wà lọ́kàn ẹ.
0: Ọ̀rọ̀ ìhìnrere, ẹ̀kọ́ tó yè kóró, a máa dùn mọ́ ọ.
1: Bọ́ ń sọ pé ìyàwó méjì ò da gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run,
0: èyí kejì tó ti fẹ́ ṣe kejì ló ti ń béèrè àmọ̀ràn wípé kí ni kí n ṣe,
1: báwo ni kí n ṣe sọ fún kó lè lọ.
0: Bí Ọlọ́run sì ti ń dáríjì ọ, bẹ́ẹ̀ ló ń fi agbára fún ọ máa lọ,
1: má ṣe dẹ́ṣẹ̀ mọ́.
0: Ìgbésí ayé àyípadà, bó ti ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀, òní lè jà mọ́.
1: Bó ti ń búyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀, èébú á di ohun ìríra fún ọ. bo ti n wa aso ti o bo ti ju tele tele to n fi oho re han gbogbo asiri ara e to n ko to n fi awon okunrin abi awon obinrin elegbe bo ba tin die ni igbala be lo n bo ihoho re gbogbo oso aye to kokora tele tele e ti esu be o ni sote ni se tele tele to n fi aworan esu han bo ti ni igbala be ni gbogbo e lo n di rira si o awon eyan ton ba ri enjo keji won so pe ah ah ti o si nkan o wa ni ko si nkan wa ni ki lo de ton so be won ni oyi pada ni ah ogo jesu e wa jesu niyan ani e te ko gbogbo e te nko se tin ko ati handcuff te nko sowo se mo e ton fin de awon elewon mo wa fe mu lo sinu black maria e ton ko sowo ati okun ta nso meran lorun to nko sorun tele tele wa ni olorun ti ja okun kuro lorun mi e ton ko sese nko patapata lo lorun ti ja kuro ara mi wa mo ara mi fuye gbogbo ere isu patapata ati lori bed ni o ati labe bed ati eta so moju window ati eta so sorun ati eta fi si ika owo gbogbo e patapata ni mo ti yan sorun eje jesu ti we mo ti di mimo nisisin oju mi la daada e ti mo ro pe ko si nkan to buru nu e tele tele igba ti mo je afoju nsin mo mo pe nkan buru nu e igbala niyan o bokunrin bi jesu ti n la loju be lo nju awon nkan to ti koja loju won sile lo n tele jesu bo ba gbadura loni to so fọlọrun wo pe la mi loju dare ese mi ji mi bọlọrun ba ti dari ji o tele tele ko ma dupe lọwọ ọlọrun bo ba ti ni igbala iso di mimo lo tele wa ma ni olorun so kan mi di mimo gbogbo igbesi aye e wa ko le olorun lo patapata pe ona ti eni mo fe rin ife eni mo fe se ise eni mo fe se bo ba tin so be ina lati orun wa eje jesu a so kan re bi mimo bo ba si tin so kan e di mo be lo n bere fun agbara mimo ti a fi agbara kun o lati se ise isin ti o tona bo ba ti ni igbala ko so fo olorun a gba okan re la a si se oloju ti emi emi wi pe mi o ni lo eko yin rere o je ki o je ti wa ori kunkun ati agidi iyan jija ati ote lilodi si oro olorun o je ki eyi ni ki o je ti wa bi o se ti wa ni awa ni o fun ni okan ti o ro ti o nfe gbo ti o nfe gba ti o nfe gbagbo baba nitori iru anu yi nitori o da wa lola be gba ope ati yin wa anbe o gege bi o ti je ki o ye wa wi pe iya ise iparun ati idajo wa fun awon ti o ku ni ko ifoju won awon ti olorun aye yi fo loju awon ti ohun oso aye irin aye iwa aye ti o ra ni iye o n je ki o di mo fun wa wipe idajo n bo fun won nje a n be o wipe gbogbo awon ti o ti gbo oro yi ti won sin ronupo ada tokan tokan ti won bebe fun ore ofe ati anu lati odo re ti won sin fe idariji ni ekun rere fi fun ni oruko jesu sanu fun onikoloko wa nje gbogbo awon ti o ti yi pada awon to ti dari ese won ji a nbe o wi pe iwa won igbesi aye won je ki o di otun iyi pada to to lati oke wa je ki o je ti won okan to n korira ese emi ti o n sa fun ese nigba gbogbo nibi gbogbo je ki o je ti olukuluku wa ni oruko jesu a mọ̀ pé bí a ti ń padà lọ sí ilé àwọn tí wọn ò fẹ́ lọ jọba ọ̀run tí wọn ò sì fẹ́ ká lọ àwọn tí wọn máa ń pani lọ́kàndà àwọn atanijẹ àwọn afọ́jú tí wọ́n ń fi ọ̀nà han afọ́jú ó ṣeé ṣe kí wọn kí ó fẹ́ dá a padà ní ojú ọ̀nà yín rere yìí bàbá yọ wá kúrò lé ọwọ́ wọn bí wọn bá ti ń sọrọ tí wọn fẹ́ pa wálé ọkàn dà jẹ́ kí ẹ̀mí rẹ kí o ṣe ààbò fún wa ìpinnu tí a ti ní pẹ̀lú rẹ láti wà pẹ̀lú Jésù Kristi títí dé òpin. Má jẹ́ kí a yẹ ìpinnu yìí ní orúkọ Jésù. Pa wá mọ bí a ti ń lọ.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ tún mú wa wá síwájú yín lónìí. A dúpẹ́ fún ohun tí ẹ ti ṣe fún wa nípasẹ̀ Jésù Kristì tí ó kú fún wa ní orí igi àgbélébó. À ń bẹ̀bẹ̀ wípé lójoojúmọ́ ni a máa fi ọkàn ìmoore àti ọpẹ́ hàn níwájú yín ní orúkọ Jésù. Àti wípé kí ìgbésí ayé wa àti ohun gbogbo tí a ń ṣe kí ó fi hàn wípé a jẹ́ ẹni tí ó moore. Bí a ti wá lónìí láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín, à ń bẹ̀yìn lẹ́ẹ̀kan sí i wípé kí ẹ wá kọ́ wa. Wípé kí ẹ jẹ́ kí àwọn ìkókó tí ó wà nínú ọ̀rọ̀ yìí kí ó wá sí ọkàn wa, kí ó sì jẹ́ ohun tí a mọ̀ dájú lórúkọ Jésù. Ẹ tọ́ wa lé ọ̀nà ìrere. Ẹ ṣàánú fún wa pẹ̀lú. Ẹ ṣe wa níyè láti lè kọ́ ẹ̀kọ́ yìí ní àkọ́yé ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa ní Epístélè ti Pọ́ọ̀lù Apọ́stélè sí àwọn ará Kólósè. Lónìí, a ń kẹ́kọ̀ọ́ nínú Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá títí dé ẹsẹ̀ ìkẹrìnlá. Kí a máa dúpẹ́ lọ́wọ́ Bàbá, ẹni tí ó mú wa yẹ láti jẹ alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Àwọn ẹsẹ̀ mẹ́ta yìí ni yóò jẹ́ ìpìlẹ̀ fún ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ lónìí. Bí o bá wo ẹsẹ̀ ìkẹsàn sí ẹsẹ̀ ìkọkànlá, ó ń sọ nípa àdúrà gbígbà. Níbi àdúrà gbígbà yìí ni ó ti ń sọ nípa bí a ṣe ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run fún àwọn ohun tí a ní nílò ní ìgbésí ayé wa. Lónìí, ní ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹrìnlá, ó ń sọ nípa ti ìdúpẹ́. Ìkókó ọ̀rọ̀ wa yóò dúró lórí àwọn ìdí ọpẹ́, ìṣèpẹ̀ àti ọpẹ́ ní àwọn ohun tí ó ṣe pàtàkì nínú àdúrà tí Pọ́ọ̀lù gbà fún àwọn ará Kólósè. Bí àwa pàápàá sì ti ń kẹ́kọ̀ọ́ nípa àdúrà, ó yẹ kí a mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí jẹ́ ohun méjì tí ó ṣe kókó nínú àdúrà wa. Ìkíní, ó yẹ kí a mọ̀ wípé ó yẹ kí a ní ọkàn ọpẹ́ sí Ọlọ́run. Ìkejì, kí a sì tún fi àwọn ẹ̀bẹ̀ àdúrà wa wá síwájú Ọlọ́run. Bí o bá wo ìwé mímọ́ dáradára, tí o bá sì ní ìmọ̀ tí ó péye nípa àdúrà gbígbà, yóò yí ọ wípé ohun méjì wọ̀nyí ṣe pàtàkì. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, jẹ́ kí n tọ́ka sí ẹsẹ̀ Bíbélì bí méjì fún ọ ní Fílípì orí kẹrin ẹsẹ̀ ìkẹfà. Ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Ó sọ fún wa wípé kí a jẹ́ kí àdúrà wa kí ó jẹ́ pẹ̀lú ẹ̀bẹ̀ àti ìdúpẹ́. Lápá kan, a ń bẹ̀bẹ̀, a ń ṣìpẹ̀ wípé kí Ọlọ́run kí ó ṣe ohun kan fún wa. Ní apá kejì, a tún ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn tó ti ṣe fún wa ṣáájú. Nínú Tímọ́tì kìíní orí kejì láti ẹsẹ̀ ìkíní. Nítorí náà, mo gbà yín níyànjú ṣáájú ohun gbogbo pé kí a máa bẹ̀bẹ̀, kí a máa gbàdúrà, kí a máa ṣèpẹ̀, àti kí a máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn. Bí o ti ń sọ nípa àdúrà gbígbà, nípa ìṣèpẹ̀ àti ẹ̀bẹ̀, bẹ́ẹ̀ ni ó ń sọ nípa kí a máa dúpẹ́ nínú àdúrà wa fún gbogbo ènìyàn. Ó yẹ kí a máa fi ọpẹ́ fún Ọlọ́run nínú ìbánisọ̀rọ̀ wa. Bí a ti ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn aládùúgbò tàbí àwọn ojúlùmọ̀ tàbí ọ̀rẹ́ wa, ó yẹ kí a máa fi ọkàn ọpẹ́ hàn sí Ọlọ́run. Nínú orin tí a ń kọ, yálà àwọn orin ègbè kéékèèké tàbí àwọn orin mìíràn tí a ń kọ, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àti pàápàá jùlọ nínú àdúrà wa ní ìgbà gbogbo, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èyí ni àwọn ẹsẹ̀ Bíbélì púpọ̀ ni wọ́n gbè lẹ́sẹ̀ fún wa wípé nígbà gbogbo nínú ohunkóhun àti ní àyíkáyè tí a bá bá ara wa, ó yẹ kí a máa fi

ọkàn ìdúpẹ́ hàn fún Olúwa. Ẹ jẹ́ kí a wo orin Dáfídì orí kọkàndínláàdọ́rin. Orin Dáfídì orí kọkàndínláàdọ́rin. Ẹsẹ̀ ọgbọ̀n sí ẹsẹ̀ ọgbọ̀n ó lé kan. Èmi ó fi orin yin orúkọ Ọlọ́run. Èmi ó sì fi ọpẹ́ gbé orúkọ rẹ̀ ga. Èyí pẹ̀lú ni yóò wo Olúwa ju ọ̀dà màálù àti akọ màálù lọ, tí ó ní ìwo àti bàtà ẹsẹ̀. Ohun tí olórin Dáfídì ń sọ fún wa ni wípé ọpẹ́ sí Ọlọ́run, ìyìn sí Ọlọ́run nípa gbígbé orúkọ rẹ̀ ga nínú orin ìyìn, wípé èyí ju ẹbọ tí àwọn ọmọ Ísíráẹlì tí wọ́n ń rú ní àkókò ayé wọn. Nínú Hebrew orí kẹtàlá ẹsẹ̀ kẹẹ̀dógún lẹ àti ń gbà wá ní ìyànjú wípé ó yẹ kí a máa dúpẹ́ ní ìgbà gbogbo nínú ọ̀rọ̀ tí a ń sọ lẹ́nu sí àwọn aládùúgbò wa. Hebrew orí kẹtàlá ẹsẹ̀ kẹẹ̀dógún. Ǹjẹ́ nípasẹ̀ rẹ̀ ẹ jẹ́ kí a máa rú ẹbọ ìyìn sí Ọlọ́run ní ìgbà gbogbo. Èyí ni èso ète wa. Èyí ni èso ète wa tí ń jẹ́wọ́ orúkọ rẹ̀. Àwọn nǹkan wọ̀nyí ni ó mu dá wa lójú wípé àṣẹ Ọlọ́run ni wípé ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìgbà gbogbo. Bí a ṣe pa àṣẹ yìí fún wa, ó yẹ kí ó yé wa wípé àpẹẹrẹ tí a ní nínú Bíbélì ni wípé ọpẹ́ wa kò gbọ́dọ̀ mọ nínú ìjọ nìkan ṣoṣo. Ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìkọ̀kọ̀, kí a sì máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní gbangba. Wo Dánielì orí kẹfà ẹsẹ̀ kọkànlá. Kí a wo bí Dánielì yìí bí ó ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìkọ̀kọ̀ nínú àdúrà rẹ̀. Dánielì orí kẹfà ẹsẹ̀ kọkànlá. Nígbà tí Dánielì sì ti mọ̀ pé a kọ ìwé náà tán, ó wọ ilé rẹ̀ lọ. Ó sì ṣí ojú fèrèsé yàrá rẹ̀ sílẹ̀ sí ìhà Jerusalemu. Ó kúnlẹ̀ lé eékún rẹ̀. Ní ìgbà mẹ́ta lóòjọ́, ó gbàdúrà. Ó sì dúpẹ́ níwájú Ọlọ́run rẹ̀ gẹ́gẹ́ bí òun ti ṣe nígbà àtijọ́ rí. Èyí jẹ́ ìwà àti àṣà tí Dánielì fi kọ́ra wípé nígbà gbogbo lójoojúmọ́ níkọ̀kọ̀ nínú yàrá rẹ̀ wípé òun yóò máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo. Èyí ni ó jẹ́ àpẹẹrẹ fún àwa pẹ̀lú wípé bí a bá sọ wípé a jẹ́ ẹni tí ó gba Ọlọ́run gbọ́, bí a bá sọ wípé a jẹ́ ẹni tí ó rí oore ọ̀fẹ́ níwájú Ọlọ́run, ó yẹ kí àwa pàápàá kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo. Mo ti ṣí èyí fún ọ nínú orin nínú Dánielì wípé ní ìkọ̀kọ̀ ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Jẹ́ kí a wò wípé ní gbangba pẹ̀lú ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èyí ni nínú ìjọ àwọn ènìyàn mímọ́. Nígbà tí a bá wá sí ilé ìsìn tí a sì fi àkókò sílẹ̀ fún wa, ó yẹ kí a lè dúró níwájú àwọn ènìyàn Ọlọ́run láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nínú orin Dáfídì orí 15 ẹsẹ̀ 18. Orin Dáfídì orí 15 ẹsẹ̀ 18. Ó wípé èmi ó ṣọpẹ́ fún ọ nínú àjọ ńlá. Èmi ó máa yìn ọ́ lé àwùjọ ọ̀pọ̀ ènìyàn. Dáfídì ń sọ fún wa wípé kò sí ohun tí ó ti òun lójú láti jẹ́wọ́ agbára Ọlọ́run, láti sọ fún gbogbo àwọn ìjọ ènìyàn ńlá wípé Ọlọ́run ṣoore fún òun, wípé ní gbangba ní àjọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn òun á fi ẹ̀mí oore àti ọpẹ́ hàn sí Olúwa. Bí a ti ń sọ nípa pé kí a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nígbà gbogbo, ó yẹ kí a máa fi ọpẹ́ fún Ọlọ́run fún ohun 5 ọ̀tọ̀ọ̀tọ̀. Ìkíní, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹni tí Ọlọ́run ṣe, wípé ó jẹ́ olóòótọ́, wípé ó jẹ́ aláàánú, wípé ó jẹ́ ẹni mímọ́, wípé ó jẹ́ ẹni tí a lè fẹ̀yìntì tí kì yóò jani tílẹ̀. Ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkejì, ó yẹ kí a máa dúpẹ́ nítorí iṣẹ́ àṣepé tí Jésù Kristì ṣe lórí igi àgbélébò láti fà wá súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run, láti jẹ́ kí àwa tí a jẹ́ ọ̀tá Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a di ẹni tí ó di ọmọ Ọlọ́run, láti jẹ́ kí a ní ìrètí ayérayé. Ó yẹ kí a lè máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo fún iṣẹ́ àṣepé yìí tí Kristì ti ṣe fún wa. Ìkẹta, fún ìgbàlà wa.
fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wa, fún àlàáfíà tí ó fi sí wa lé ọkàn, fún wípé ó ti fún alágbára láti borí ẹ̀ṣẹ̀, fún ìgbàlà pípẹ́ àti ìgbàlà kíkún yìí, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìkẹrin ní ìtẹ̀síwájú àwọn ẹlòmíràn, yálà nípa ti ara tàbí nípa ti ẹ̀mí. Bí a bá rí àwọn ẹlòmíràn tí wọ́n ń tẹ̀síwájú nípa ti ẹ̀mí, tí wọ́n ń gòkè àgbà nípa nǹkan ti ẹ̀mí, tàbí tí wọ́n ní ìlọsíwájú nípa ti ara, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí ti wọn. Ìkarùn-ún fún gbogbo ní ìgbésí ayé wa, kékeré tàbí ńlá, fún oúnjẹ tí a ń jẹ, fún àlàáfíà tí ó fún wa, fún ìgbé ayé tí ó fún wa, fún ìrètí ọ̀run tí ó fún wa, fún gbogbo ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Yẹ kí a wo nǹkan wọ̀nyí ní ìkọ̀ọ̀kan. Fún ẹni tí Ọlọ́run ń ṣe, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Nínú orin Dáfídì orí ọgbọ̀n, orin Dáfídì orí ọgbọ̀n ẹsẹ̀ kẹrin, kọrin sí Olúwa, ẹ̀yin ènìyàn rẹ̀ mímọ́, kí ẹ sì máa dúpẹ́ ní ìrántí ìwà mímọ́ rẹ̀. Ó wí pé bí a bá ti rántí ìwà mímọ́ Ọlọ́run, bí a bá ti rántí wípé òun kì í ṣèké, bí a bá ti rántí wípé ó jẹ́ olóòótọ́ sí àwọn ìlérí tí ó ti ṣe fún wa, ó yẹ kí a máa fi ọpẹ́ fún Ọlọ́run. Nínú orin Dáfídì orí 95, orí 95 ẹsẹ̀ ìkíní, Ọlọ́run, ìwọ ni àwa fi ọpẹ́ fún, ìwọ ni àwa fi ọpẹ́ fún, nítorí orúkọ rẹ súnmọ́ tòsí, iṣẹ́ ìyanu rẹ fi hàn. Bí a ti ń rí wípé bí a ti ń pe Ọlọ́run wípé ó ń gbọ́ tiwa, èyí sì fi hàn wípé kò jìnà rere sí wa wípé ó súnmọ́ tòsí, nítorí wípé a ní ìdánilójú wípé Ọlọ́run súnmọ́ tòsí wa, àti nítorí iṣẹ́ ìyanu rẹ̀ tí ó ń fi hàn ní ìgbà gbogbo láàrin wa, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkejì, fún iṣẹ́ àṣepé tí Kristi ṣe lórí igi àgbélébò, wo Kọ́rìntì kìíní orí 15 ẹsẹ̀ 67, ṣùgbọ́n ọ̀pẹ ni fún Ọlọ́run, ẹni tí ó fi ìṣẹ́gun fún wa nípa Olúwa wa Jésù Kristi. Èyí ń sọ fún wa wípé nítorí ohun tí Jésù ṣe fún wa lórí igi àgbélébò, tí ó fún wa ní ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, ìṣẹ́gun lórí èṣù, ìṣẹ́gun lórí ayé, ó yẹ kí a máa fi ọkàn ọpẹ́ àti ìmoore hàn sí Ọlọ́run nígbà gbogbo. Nínú Kọ́rìntì 2 orí 2 ẹsẹ̀ 14, ṣùgbọ́n ọ̀pẹ ni fún Ọlọ́run, ẹni tí ń yọ ayọ̀ ìṣẹ́gun lórí wa nígbà gbogbo nínú Kristi, tí ó sì ń fi oòrùn ìmọ̀ rẹ̀ hàn nípa wa níbi gbogbo. Nínú Kọ́rìntì 2 yìí kan náà orí 9 ẹsẹ̀ 15, ọ̀pẹ ni fún Ọlọ́run, nítorí àìlèsọ ẹ̀bùn rẹ̀, ọ̀pẹ ni fún Ọlọ́run, nítorí àwọn ẹ̀bùn rẹ̀ tí a kò lè fẹnu sọ tán, nítorí àìlẹ́gbẹ́ ẹ̀bùn tí a ń rí gbà lọ́dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ìkẹta, mo wípé ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kìí kàn ṣe wípé Jésù Kristi kú lórí igi àgbélébò, ṣùgbọ́n èrè àǹfààní ikú Jésù Kristi lórí igi àgbélébò yìí wípé ó jẹ́ tiwa, nítí wípé a rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà, nítorí wípé a ti gba ọkàn wa là, nítorí pé tàbí ní ìdí èyí pé a ti kọ orúkọ wa sínú ìwé ìyè Lọ́run, ó yẹ kí ìgbàlà tí a fún wa yìí, ìdáríjì ẹ̀ṣẹ̀ tí a ní yìí, ó yẹ kí ó máa jẹ́ kí ọkàn wa rú sókè fún ọpẹ́ nígbà gbogbo níwájú Ọlọ́run. Nínú Tímótíù 1 orí 1 láti ẹsẹ̀ 12, Tímótíù 1 orí 1 láti ẹsẹ̀ 12, èyí ni a kà nípa Pọ́ọ̀lù tí ó rántí ìgbàlà ìdáríjì ẹ̀ṣẹ̀ tí a fi fún un, tí ó sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó fún mi lé agbára, àní Kristi Jésù Olúwa wa, nítorí tí ó kà mí sí olóòótọ́ ní yíyàn mí sí iṣẹ́ rẹ̀. Bí mo tilẹ̀ jẹ́ aṣọ blasphemy lẹ́ẹ̀kan rí, àti onínúnibíni àti eléwo ènìyàn, ṣùgbọ́n mo rí àánú gbà nítorí tí mo ṣe é lé àìmọ̀ nínú àìgbàgbọ́. Oore ọ̀fẹ́ Olúwa wa sì pọ̀ ré kọjá pẹ̀lú ìgbàgbọ́ àti ìfẹ́
ti ń bẹ nínú Kristi Jésù òtítọ́ le ọ̀rọ̀ náà. Ó sì yẹ fún ìtẹ́wọ́gbà pé Kristi Jésù wá sí ayé láti gba ẹlẹ́ṣẹ̀là nínú àwọn ẹni tí èmi jẹ́ pàtàkì. Ó sọ fún wa wípé nítorí ìgbàlà tí a fún òun, nítorí wípé a ti jẹ́ kí òun jẹ́ alábápín nínú ẹ̀bùn ọ̀run, nínú ìdáríjì, nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, wípé òun fi ọpẹ́ àti ìmoore hàn sí Ọlọ́run ní ìgbà gbogbo. Ìkẹrin, fún ìtẹ̀síwájú nípa ti ẹ̀mí àwọn ẹlòmíràn. Fún ìtẹ̀síwájú nípa ti ara àwọn ẹlòmíràn, ó yẹ kí a máa fi ọkàn ọpẹ́ hàn sí Olúwa ní ìgbà gbogbo. Nínú Tesalonika kíní, orí kejì, ẹsẹ̀ ìkẹtàlá, Tesalonika kíní, orí kejì, ẹsẹ̀ ìkẹtàlá, nítorí èyí lí àwa ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú lí àìsimi, pé nígbà tí ẹ̀yin gba ọ̀rọ̀ tí ẹ̀yin gbọ́ lọ́dọ̀ wa, àní ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀yin kò gbà á bí ẹni pé ọ̀rọ̀ ènìyàn, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ó ti jẹ́ nítòótọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí ó ṣiṣẹ́ gidigidi nínú ẹ̀yin tí ó gbàgbọ́ pẹ̀lú. Nígbà tí Paul Apostoli tí ó rí bí àwọn wọ̀nyí ṣe ń tẹ̀síwájú nínú ìgbàgbọ́, ó wípé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkarùn-ún, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun gbogbo àti nínú ohun gbogbo. Tesalonika kíní, orí karùn-ún, ẹsẹ̀ ìkejìdínlógún, ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo. Bí a rí oúnjẹ, ó yẹ kí a dúpẹ́. Bí ó fún wa níṣẹ́, ó yẹ kí a dúpẹ́. Bí ó sì dàbí ẹni wípé nǹkan kò tóra wọn ní ìgbésí ayé wa, ó yẹ kí a wo àwọn oore tí Ọlọ́run ṣe fún wa, ó yẹ kí a sì máa dúpẹ́ ní ìgbà gbogbo nínú ohun gbogbo àti fún ohun gbogbo. Ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo, nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run nínú Kristi Jésù fún yín. Bí a bá wo Kólósè orí kìíní, èyí tí a ń kọ́ lónìí, Paul sọ nǹkan mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó yẹ kí a fi máa dúpẹ́. Bí ó tilẹ̀ jẹ́ wípé nígbà gbogbo àti nínú ohun gbogbo ló yẹ kí a máa dúpẹ́, ṣùgbọ́n nígbà tí ó wo ìgbésí ayé onígbàgbọ́ tí àwọn ará Kólósè wọ̀nyí ń gbé, tí ó sì wo àwọn àǹfààní tí ìrere ti mú bá wọn, ó sọ ohun mẹ́rin pàtàkì tí ó yẹ kí wọn kí ó máa dúpẹ́ fún. Tó padà lọ sí Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá, kí a máa dúpẹ́ lọ́wọ́ Bàbá, ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Èyí ni ohun kìíní tí Paul Apostoli tí ó ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé ó yẹ fún ọpẹ́. Ìkíní, nítorí wípé a ti mú wọn yẹ láti jẹ́ alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Ohun tí a ń sọ fún wa ni wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ènìyàn wọ̀nyí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àti gẹ́gẹ́ bí kèfèrí, wọn kò yẹ, wọn kò tọ́ láti jẹ́ alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́. Ṣùgbọ́n nítorí iṣẹ́ tí Jésù Kristi ṣe lórí igi àgbélébò, a mú wọn yẹ láti jẹ́ alábápín nínú ogún náà. Nítorí bẹ́ẹ̀, ó yẹ fún ọpẹ́. Wo ẹsẹ̀ ìkẹtàlá, kí o wo ìdí kejì tí ó yẹ kí a fi máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Èyí ni ìdí kejì wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gba Jésù gbọ́, a gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Bí a bá tẹ̀síwájú ní ẹsẹ̀ yìí kan náà, tí ó sì ṣí wa nípò nínú sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Èyí ni ìdí kẹta. Ìkẹrin wà ní ẹsẹ̀ ìkẹrìnlá, nínú èyí tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Ohun mẹ́rin wọ̀nyí ni a fẹ́ sọ̀rọ̀ lé lórí nísinsìnyí. Ìkíní, àwọn ogún ìní wa. Ìkejì, ìdáǹdè wa. Ìkẹta, ìṣípòpadà wa. Ìkẹrin, ìràpadà, ìdáǹdè àti ìdáríjì wa. Wo ìkíní, ogún ìní wa. Rántí wípé ohun tí Apostoli Paul ń sọ fún wa ni wípé bí a bá jẹ́ onígbàgbọ́ tòótọ́, a ti ní ogún ìní nínú Kristi, a ti jẹ́ alábájọpín nínú ogún yìí pẹ̀lú Jésù Kristi. Nítorí èyí, ó yẹ kí a fi ọkàn ìmoore àti ọpẹ́ hàn fún Olúwa.
ese kejila ki a ma dupe lowo baba eni ti o mu waye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole mo fe ki o sakiyesi awon oro kan ti o se pataki nihin o wi pe o mu waye o wi pe awon eniyan mimo le oni ogun yi sugbon o mu waye lati le je alajopin tabi alabapin pelu awon eniyan mimo o wi pe awon eniyan mimo ti o rin ninu imole ikini o mu waye ikeji pelu awon eniyan mimo iketa awon eniyan mimo ti o rin ninu imole ranti wi pe awa ti a je keperi awa ti a je elese awa ti a je eni ti a sonu eni ti a tanu eni ti o jina rere si olorun tele tele a ko ye si ore ofe tabi ibukun olorun nitori pe iwe mo je ki o ye wa wi pe awa ti a je elese ni akoko ti a je elese yi a jina rere si olorun wo efeso ori keji efeso ori keji lati ese ikeji la pe le akoko na eyin wa le ani kristi e je ajiji si anfani awon oloto israeli ati alejo si awon majemu ileri ni laini ireti laini olorun le aye e je wi pe tele tele ki a to mo jesu tele tele ki a to ko ise wa sile tele tele ki a to bo lowo ise a ko ye si ogun awon eniyan mimo nitori wi pe a je alaini kristi a je ajiji si awon ibukun ati awon anfani awon oloto israeli a je alejo si awon majemu ileri a si je alaini ireti ati alaini olorun nitori be a ko ye tele tele bawo ni a wa se di eni ti o ye si ogun awon eniyan mimo ninu imole bi a se di eni ti o ye ni wi pe a we wa nu ninu eje jesu kristi bi a se di eni ti o ye ni wi pe jesu kristi ru ebi wa o ru ese wa o si ko awon ese wa lo bi ati wa si ese agbelebo ti a kunle ti a gbadura ti a so fun olorun wi pe a mo wi pe a o leto a o si ye si ibukun ati anfani ti olorun ti pese sile fun awon eniyan mimo nitori wi pe a je alaimo a je alaiye a je elegan a je eleri niwaju olorun a si je eni ti ise okunkun ati agbara okun ti o n joba ni igbesi aye re nitori be a mo wi pe a ko ye sugbon nigba ti agba jesu kristi gbo nigba ti a jewo ise wa ti a ko sile nigba ti emi olorun ba emi wa jere wi pe a di omo olorun nigba yi gan ni o toka si wi pe a di eni ti o ye lati je alabapin ninu ogun awon eniyan mimo se omo wi pe bi baba ba fe di ologbe bi o ba fe fi aye sile wi pe baba yi a bere si ni pin ogun sugbon a ki pin ogun fun alejo a ki pin ogun fun awon ota awon omo ti a bi lati inu wa jade le a ma n pin ogun fun nigba ti a di eniyan mimo nigba yi gan le a di omo olorun nitori pe bi o ba se wa ni ipo ota olorun bi o ba wa ninu okunkun sibe sibe tabi bi o ba wa ninu awon ti o n se lodi si oro olorun o ko ni ogun tabi ni lodo olorun sugbon nigba ti a dari ese re ji o ti a fa o somo odo olorun nipasẹ iku jesu kristi nigba yi gan li o di alabapin ninu ogun awon eniyan mimo awon eniyan mimo wo le a n so nipa re awon ti a ti so won di aye so won di otun nipa iwenumo eje jesu kristi ranti wi pe eje jesu yi ni o we wa nu kuro ninu ese gbogbo wo johanu kini ori kini ese ikeje sugbon bi awa ba rin ninu imole se ranti wi pe awon eniyan mimo ti a n so nipa re won je awon eniyan mimo ninu imole ni sugbon bi awa ba rin ninu imole bi ohun ti n be ninu imole awa ni idapo pelu ara wa eje jesu kristi omo re ni we wa nu kuro ninu ese gbogbo eje jesu kristi omo re ni we wa nu kuro ninu ese gbogbo awon wonyi le a pe ni eniyan mimo eniyan oto a
àwọn tí ó jẹ ọmọ ọlọ́run, àwọn tí ó rìn nínú ìmọ́lẹ̀. Bí a bá ń sọ nípa ìmọ́lẹ̀, ó yẹ kí ó yé wa pé ìmọ́lẹ̀ ni ìdàkejì òkùnkùn. Bí a bá sì ń sọ nípa òkùnkùn, nínú Bíbélì a fi òkùnkùn wé àwọn ẹ̀sìn èké tí ó wà nínú ayé. Bí ó bá jẹ́ wípé o wà nínú àwọn ẹ̀sìn èké tí ó wà nínú ayé yìí, o kìí ṣe ẹni tí ó jẹ́ ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, nítorí wípé o ń gbé nínú òkùnkùn síbẹ̀ síbẹ̀. Bí o bá sì wà lábẹ́ ìsìnrú abẹ́ agbára èṣù, o wà nínú òkùnkùn síbẹ̀ síbẹ̀. Bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésí ayé rẹ, o wà nínú òkùnkùn síbẹ̀ síbẹ̀. Ohun tí a ń sọ ni wípé bí a bá sọ wípé a ń rìn nínú ìmọ́lẹ̀, lákọ̀ọ́kọ́ ó jẹ́ wípé òtítọ́ ìhìn rere, ìmọ́lẹ̀ ìhìn rere, ẹ̀kọ́ òdodo ìhìn rere, ó ti farahàn fún wa. A sì ti gba òtítọ́ àti ẹ̀kọ́ ìhìn rere, èyí ti tan ìmọ́lẹ̀ sí ọkàn wa, nítorí wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà sí ipa ẹsẹ̀ mi. Bí a bá ti gbọ́ ìhìn rere, tí a sì ti jẹ́wọ́ ìhìn rere yìí, tí a ti fi ara wa sí abẹ́ ìṣàkóso ẹ̀kọ́ ìhìn rere, èyí jẹ́ wípé a ń rìn nínú ìmọ́lẹ̀, kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo. Bí a bá ń fi ẹ̀ṣẹ̀ wé òkùnkùn, a ní láti máa fi ìwà mímọ́ wé ìmọ́lẹ̀. Bí ènìyàn bá wà nínú ìmọ́lẹ̀, ó jẹ́ wípé ó ti gba òtítọ́ òdodo ìhìn rere, ó sì jẹ́ wípé ó rìn nínú ìmọ́lẹ̀ ìwà mímọ́. Ka ẹsẹ̀ yìí, mo gbàgbọ́ wípé yóò yí ọjọ́ bẹ́ẹ̀ lọ nísinsìnyí. Ẹsẹ̀ ìkejìlá, kí a máa dúpẹ́ lọ́wọ́ Bàbá. Ẹni tí ó mú wa yẹ ajé aláìyẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, nísinsìnyí ó ti dá ọ lójú bí a ṣe di ẹni tí ó yẹ, nítorí ikú Jésù Kristì fún wa. Ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábápín nínú ogún àwọn ọmọ, nínú ogún àwọn ènìyàn mímọ́, nítorí wípé ogún kò sí fún ọ̀tá, ogún kò sí fún ẹni tí ó jìnà réré, ogún kò sí fún àwọn àlejò, ṣùgbọ́n ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́. Àwọn ènìyàn mímọ́ wọ̀nyí nìkan ṣoṣo ni ó jẹ́ ọmọ Ọlọ́run, àwọn tí ó rìn nínú òtítọ́ ìhìn rere àti nínú ìwà mímọ́. Nípa ogún tí a jẹ́ alábápín nínú rẹ̀, jẹ́ kí a wo Rómù orí kẹjọ, ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ìkẹtàdínlógún. Ẹ̀mí tìkára rẹ̀ lè ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Ẹ̀mí tìkára rẹ̀, èyí ni ẹ̀mí mímọ́. Ẹ̀mí tìkára rẹ̀ lè ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé lẹ́yìn ìgbà tí a ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, lẹ́yìn ìgbà tí a ti gbàdúrà pẹ̀lú ìbìnújẹ́ ẹni ìwà bí Ọlọ́run, lẹ́yìn ìgbà tí a ti ronúpìwàdà, tí a ti kọ ẹ̀yìn sí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa, tí a ti gba Jésù Kristì gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, ẹ̀mí tìkára rẹ̀ lè ń bá ẹ̀mí wa jẹ́rìí láti ìgbà náà wípé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Ǹjẹ́ bí a bá ti di ọmọ, wo ẹsẹ̀ ìkẹtàdínlógún, bí àwa bá sì jẹ́ ọmọ, ǹjẹ́ àjògún lè àwa, àjògún Ọlọ́run àti àjùmọ̀jogún pẹ̀lú Kristì, bí ó bá ṣe pé àwa bá a jìyà. Bí ó bá ṣe pé àwa bá a jìyà, èyí ni àwọn inúnibíni tí yóò dìde sí wa, nítorí wípé a di ọmọ Ọlọ́run, ó ní kí a lè ṣe wá lógo pẹ̀lú rẹ̀. A di àjùmọ̀jogún pẹ̀lú Kristì, nítorí wípé a ti di ọmọ Ọlọ́run. Rántí wípé gbàtí a sọ pé a di ọmọ Ọlọ́run, èyí jẹ́ wípé a ti ń rìn nínú ìmọ́lẹ̀ ìhìn rere, a ti ń gbé ìgbésí ayé ìwà mímọ́, èyí tí ó wu Ọlọ́run. Nínú Pétérù kìíní orí kìíní láti ẹsẹ̀ ìkẹta, olùbùkúnlé Ọlọ́run àti Bàbá Jésù Kristì Olúwa wa, ẹni tí ó tún wa bí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀, sínú ìrètí ààyè nípa àjínde Jésù Kristì kúrò nínú òkú. Wò ó sọ wípé ẹni tí ó tún wa bí. Ìbí titun yìí ni à ń pè ní ìdáríjì ẹ̀ṣẹ̀, òun ni à ń pè ní ìgbàlà. Bí a ti tún wa bí, bí a ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, bí a ti fà wá súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run nípa ikú Jésù Kristì fún wa lórí igi àgbélébùú, èyí ni ó jẹ́ kí a di ẹni tí ó ń jogún ohun iyebíye ìyà ẹni pẹ̀kun pẹ̀lú ọmọ Ọlọ́run. Ẹsẹ̀ ìkẹrin, ó ní àtúnwàbí sínú ogún àìdébàjẹ́ àti àìlábàwọ́n àti èyí tí kì í ṣá, tí a ti fi pamọ́ lé ọ̀run dèyìn ẹ̀yìn, tí a ń pamọ́ nínú agbára Ọlọ́run nípa ìgbàgbọ́ sí ìgbàlà,
ti amura lati fi han ni igba ikehin an so fun awe pe awon kan woyi won je ogun ini fun wa wo ese ise awon aposteli ori ogun ise awon aposteli ori ogun ese ikeji le logbon je nisisin ye ara mo fi yin le olorun lowo ati oro ore ofe re ti o le gbe yin duro ti o si le fun yin ni ini eyi ni ni ogun laarin gbogbo awon ti a so di mimo o se wa laanu we pe awon ti won lo si ile isin ni ibi gbogbo opolopo won ni won ko gba iso di mimo iwa ododo iwa irekoja won ko gba nkan won ye gbo sugbon ti a so fun ninu awon oro olorun ti a ka won yi ni we pe awon ogun ti a ni lodo olorun awon anfani ti a ni lodo olorun won je ti awon ti a ti wo ese won nu awon ti a ti mo ese won koro awon ti a ti yi igbesi aye won pada awon ti won ti di mimo o so wi pe a ti o si le fun won ni ini laarin gbogbo awon ti a ti so di mimo nitori be bi o ba je eni ti o n wa si ile isin sugbon ti o da bi eni we pe a ko ti idari ese re jio o ti bo lowo agbara ese ohun ti o ye ki o se ni kiakia ni wi pe ki o sato olorun lo ki o so fun olorun we pe o n fe idariji awon ese re bi olorun ba ti n dariji o beni yo ma mu agbara ese kuro ni igbesi aye re yo si sese fun o lati rin ninu imole yo sese fun o lati wa ni mimo lati wa ni pepe ni waju olorun bi a ba n so nipa awon ogun ini bi a ba n so nipa awon anfani ti a ni lati odo olorun eyi ti paul n so fun a wipe o ye ki a ma dope lori re o ye ki a mo wipe awon ti won wa ninu ese sibesibe won ko ni pin ninu awon ogun wonyi ninu korinti kini ori kefa lati ese ikesan korinti kini ori kefa lati ese ikesan eyin ko mo pe awon alaisoto ki yo jogun ijoba olorun eyin ko mo wi pe awon alaisoto won ki se omo olorun nitori be awon omo ki jogun lati odo baba awon ti ki se omo ki jogun lati odo baba eyin ko ha mo wi pe awon alaisoto won je ajeji si olorun nitori be awon ajeji ki yo jogun ijoba olorun ki a ma se tan yin je ki se awon agbere tabi awon aborisa tabi awon panshaga tabi awon alailera tabi awon ti n fi okunrin ba ara won je tabi awon ole tabi awon oloju kokoro tabi awon omuti tabi awon elegan tabi awon aloni lowogba ni yo jogun ijoba olorun awon ese wonyi ni o n so fun wa lese lese awon ti ko ni ipin ninu ogun ini awon omo olorun awon ti ko ni ipin ninu ogun ini awon eniyan mimo ti n rin ninu imole o so fun wa ni ikokan o so nipa awon alaisoto awon agbere awon aborisa awon panshaga mo gbagbo wipe awon ede ti bibeli lo wonyi pe o ye o daradara o n so nipa awon alailera eyi ko so nipa eni ti o ni aisan lara o n so nipa awon ti n fi okunrin ba ara won je o n so nipa awon ti n rede oru o n so nipa awon ti won rin irinkurin awon ti won ni ife kufe ife gbogbona si awon aya elomiran tabi si awon odomobirin o n so nipa awon alonilowogba pelu o n so nipa awon ole o n so nipa awon oloju kokoro awon omuti ati awon elegan ati opolopo bee lo wipe awon wonyi won ko ni ipin ninu awon ogun awon eniyan mimo kisi ni awon ogun ti a n so nipa re kini ogun ini awon ti yo wa pelu olorun awon ti won jogun pelu jesu kristi nitori ise ti o se ni ori igi agbelebo ikini iya ni pekun ikeji gbogbo awon ileri olorun ti a se ninu bibeli iketa ohun gbogbo le a so fun a we pe won o jere re won o si jogun re lati odo olorun e je ki a lo si ohun ikeji ti o ye fun ope lodo olorun ki a pada si kolose ori kini lati ese ikejila ki a ma dupe lowo olorun nitori kini
nítorí wípé o mọ ayé láti jẹ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ nínú ìmọ́lẹ̀ àti nítorí kíni ó yẹ kí a fi máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn bí a bá ń sọ nípa agbára òkùnkùn lẹ́sẹ̀ kẹsẹ̀ tí Ádámù àti Éfà tí wọ́n ti ṣẹ̀ sí Ọlọ́run bẹ́ẹ̀ ni agbára òkùnkùn ti ń jọba lórí gbogbo ènìyàn tí a bí sáyé nítorí wípé kò sí ẹnikẹ́ni nínú ara tí ó lè bọ́ lọ́wọ́ èṣù lọ́wọ́ agbára òkùnkùn fúnra rẹ̀ èyí ni a fi máa ń rí wípé gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá ni wọ́n wà lábẹ́ agbára èṣù agbára òkùnkùn ó ṣeéṣe kí àwọn ẹmẹ̀wà àwọn oníṣẹ́ èṣù àwọn ọmọ ogun rẹ̀ kí wọn kí ó máa ṣe wàhálà tàbí kí wọn kí ó máa fìtínà ẹnìkan èyí ni wípé àwọn ènìyàn wọ̀nyí kò tí ì bá Jésù Kristì pàdé àwọn ènìyàn wọ̀nyí a kò dáàbò bò wọ́n nípa ẹ̀jẹ̀ Jésù Kristì àwọn ènìyàn wọ̀nyí wọn kò tí ì rí ìmọ́lẹ̀ tí ó wà nínú ìhìn rere nítorí bẹ́ẹ̀ ni agbára òkùnkùn ṣe ń jọba lórí wọn kò sì ṣeéṣe fún ẹrú èṣù ẹrú ẹ̀ṣẹ̀ ẹrú agbára òkùnkùn láti bọ́ lọ́wọ́ èṣù ẹ̀ṣẹ̀ àti ayé nínú agbára òun ti ká rẹ̀ nìkan bí kò ṣe wípé Ọlọ́run nìkan ṣoṣo ni ó ní agbára láti dá wa sílẹ̀ wo Jeremiah orí 31 Jeremiah orí 31 ẹsẹ̀ 11 nítorí Olúwa ti tú Jákọ́bù sílẹ̀ ó sì rà á padà lé ọwọ́ ẹni tí ó lé agbára jù ú lọ nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yẹ wípé agbára òkùnkùn jẹ́ agbára tí ó kọjá agbára ènìyàn wípé kò sí ẹnikẹ́ni tí ó lè gba ara rẹ̀ kúrò lọ́wọ́ agbára òkùnkùn nígbà tí a ti ṣe wàhálà títí nígbà tí a ti gbìyànjú láti bọ́ lọ́wọ́ èṣù lọ́wọ́ ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ayé àti lọ́wọ́ agbára òkùnkùn tí kò ṣeé ṣe fún wa nígbà yìí gan ni a rán Jésù Kristì ẹni tí ó kú fún wa nígbà yìí gan ni a rán Jésù Kristì ẹni tí ó fi ara rẹ̀ rúbọ fún wa kí a ba lè gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn ìgbà yìí gan ni àǹfààní jẹ́ tiwa nítorí Olúwa ti tú ọ sílẹ̀ ó sì ti rà ọ padà lọ́wọ́ àwọn tí ó lé agbára jù ọ lọ bí a bá wo Isaiah orí 59 Isaiah orí 59 láti ẹsẹ 14 a lè gba ìkógun lọ́wọ́ alágbára bí tàbí a lè gba àwọn òǹdè lọ́wọ́ àwọn ẹni tí wọ́n tọ́ fún ṣùgbọ́n báyìí lè Olúwa wí a ó tilẹ̀ gba àwọn òǹdè kúrò lọ́wọ́ àwọn alágbára a ó sì gba ìkógun lọ́wọ́ àwọn ẹni ẹ̀rù nítorí ẹni tí ó ń bá ọjà lé èmi ó bá a jà ẹni tí èmi ó sì gba àwọn ọmọ rẹ là nígbà tí a ní ìgbàlà nígbà tí adarí ẹ̀ṣẹ̀ wa jẹ̀ wá nígbà yìí gan lè a gbà wá kúrò lábẹ́ agbára òkùnkùn a sọ fún wa wípé kò ṣeé ṣe ní ẹsẹ̀ 14 yìí fún agbára ẹ̀dá tàbí agbára àwa ti kára wa láti gba ara wa sílẹ̀ kúrò lọ́wọ́ ẹni tí a tọ́ fún ẹni tí a tọ́ fún nítorí ẹ̀ṣẹ̀ wa ní èṣù ẹni tí a tọ́ fún ni ẹni yìí tó ń jẹ gàba lórí wa ṣùgbọ́n kò ṣeé ṣe fún wa láti bọ́ kúrò lábẹ́ agbára rẹ̀ ṣùgbọ́n nítorí Jésù Kristì tí ó kó fún wa nítorí wípé òun ni ó ní agbára ju èṣù ju ikú tàbí ohunkóhun lọ ó gbà wá kúrò lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyí tí ó ń jẹ gàba lórí wa wípé a gbà wá sílẹ̀ kúrò lábẹ́ agbára òkùnkùn nínú ìṣe àwọn apọ́stélì orí 24 ìṣe àwọn apọ́stélì orí 24 ẹsẹ̀ 12 láti là wọ́n lé ojú kí wọn kí ó lè yí padà kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀ àti kúrò lọ́wọ́ agbára sàtánì sí Ọlọ́run kí wọn kí ó lè gba ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ogún pẹ̀lú àwọn tí a sọ di mímọ́ nípa ìgbàgbọ́ nínú Jésù ìgbàgbọ́ nínú mi ó ń sọ fún wa níhìn wípé bí ìrètí ń wọlé bẹ́ẹ̀ ni à ń là wá lójú bẹ́ẹ̀ ni òkùnkùn ń fò lọ
bẹ́ẹ̀ ni a sì ń mọ àwọn èrè àti àǹfààní tí a ní nínú Ọlọ́run. Ó ní kí a lè là wọ́n lójú, ó ní kí a lè yí wọn padà kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀ àti kúrò lọ́wọ́ agbára Sàtánì sí Ọlọ́run. Ó yẹ kí ó yẹ wípé bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jẹ ọ́, bí a bá ti fún ọ ní ìgbàlà látòkè wá, bí Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì bá ti ń jọba nínú rẹ, wípé a ti dá ọ ní ìdè, a sì ti gbà ọ kúrò lábẹ́ agbára Sàtánì. Bí a bá wo Hebrew 2:2, ó ń sọ nípa nǹkan kan náà fún wa, nípa ìdáǹdè, nípa ìgbàlà, nípa ìtúsílẹ̀ tí a ní. Hebrew 2:14. Ǹjẹ́ níwọ̀n bí àwọn ọmọ ti ṣe alábàápín ara ohun ẹ̀jẹ̀, mo tún fẹ́ràn létí lẹ́ẹ̀kan sí i, èyí kò sí fún àwọn ẹrú ẹ̀ṣẹ̀, èyí kò sí fún àwọn àjèjì, àwọn tí wọ́n jẹ́ àjèjì sí Kristi, àjèjì sí Ọlọ́run, èyí kò sí fún àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀. Síbẹ̀síbẹ̀, ó ń sọ àwọn ohun ìní, àwọn ogún ìní, àwọn ohun tí àwọn ọmọ Ọlọ́run tí wọ́n ṣe àjọpín rẹ̀. Ǹjẹ́ níwọ̀n bí àwọn ọmọ ti ṣe alábàápín ara ohun ẹ̀jẹ̀, bẹ́ẹ̀ gẹ́gẹ́ lè òun pẹ̀lú ṣe ṣe alábàápín nínú ọ̀kan náà, kí ó lè ti pa ikú, pa ẹni tí ó ní agbára ikú run. Èyí ni ní èṣù. À ń sọ fún wa wípé pẹ̀lú ikú tí Jésù Kristì kú lórí igi àgbélébó, wípé ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún wa, ó fi ara rẹ̀ rúbọ fún wa. Ẹbọ tí Ọlọ́run gbà sí ẹbọ ìkẹyìn àti ẹbọ tí ó péye, wípé nípa ẹbọ yìí, nípa ohun tí Jésù Kristì ṣe fún wa yìí, ni a gbà wá sílẹ̀ kúrò lọ́wọ́ agbára èṣù, kúrò lọ́wọ́ ẹni tí ó ní agbára ikú, nítorí wípé ó ti pa agbára rẹ̀ run. Nínú ẹsẹ̀ 15, kí ó lè gba gbogbo àwọn tí ó fi ìtorí ìbẹ̀rù ikú wà lábẹ́ ìdè lọ́jọ́ ayé wọn gbogbo. Àwọn mìíràn, wọ́n ti sọ ara wọn di ẹrú èṣù nípa wípé wọ́n ti dá májẹ̀mú pẹ̀lú àwọn ogun èṣù, pẹ̀lú àwọn agbára èṣù. Ṣùgbọ́n ń sọ wípé bí o bá sábẹ́ agbára Ọlọ́run, bí o bá sí abẹ́ ààbò tí ó wá láti ọ̀dọ̀ Jésù Kristì nítorí ohun tí ó ṣe ní orí igi àgbélébó, wípé yóò gbà ọ́ kúrò nínú àwọn nǹkan tí o ti jẹ́jẹ́, wípé bóyá títí ayé, bóyá títí ikú, wípé o wà lábẹ́ agbára Sàtánì. Nítorí wípé àwọn tí wọ́n ti ní ìdáǹdè, àwọn tí wọ́n ti ní ìgbàlà, àwọn ni a gbà pátápátá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Láti ní ìdáǹdè túmọ̀ sí wípé kí a yọ wá kúrò nínú ewu. Ó sì túmọ̀ sí wípé bí a ti ń yọ wá kúrò nínú ewu yìí, kí a fà wá mọ́ ọ̀dọ̀ ara Jésù Kristì. Nípa ìjìyà àti ikú Kristì, a ti já gbà kúrò lọ́wọ́ agbára òkùnkùn àti kúrò lọ́wọ́ àṣẹ òkùnkùn. Nígbà tí a di àtúnbí, ni a ti dá wa ní ìdè kúrò lọ́wọ́ agbára òkùnkùn yìí. Báyìí, a ní láti mọ ẹ̀tọ́ wa, kí a sì dúró lórí ẹ̀tọ́ wa, kí a sì máa tẹ̀síwájú pẹ̀lú ìṣẹ́gun. A ti wo ohun méjì tí ó yẹ fún ìdúpẹ́. Ìkíní ni wípé a ní ogún ìní pẹ̀lú Jésù Kristì. Ìkejì ni wípé a ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Ìkẹta, Kolosse 1:13, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ó ṣí wa nípò kúrò nínú ìjọba èṣù wá sí ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Rántí wípé nígbà tí a jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú èṣù, a wà nínú aginjù, a ń gbé nínú aginjù, a ń gbé nínú ibi tí Bíbélì pè ní ilẹ̀ iyọ̀ tí ẹnikẹ́ni kìí gbé. Nígbà tí a wà nínú ẹ̀ṣẹ̀, a wà lábẹ́ Sàtánì, ṣùgbọ́n nísinsìnyí tí a ti mọ Ọlọ́run, a ṣe wà nípò, a mú wa kúrò nínú aginjù, a mú wa wá sí ilé. A mú wa kúrò nínú ìlú tí ó jìnà réré, ìlú tí a kò ti ní àlàáfíà, a mú wa wá sínú ìjọba Ọlọ́run, ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. A mú wa kúrò nínú wàhálà tí a ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìdálẹ́bi tí a ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀, a mú wa wá sí ọ̀dọ̀ Jésù Kristì,
nítorí wípé a ti sọ wá di ọmọ. Èyí yẹ fún ìdúpẹ́. Nítorí náà ni Paul apostle fi ń sọ wípé ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Bàbá. Nítorí wípé ó ti ṣe wá ní ipò kúrò nínú ìjọba òkùnkùn, ó sì ti mú wa wá sí ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Nínú Tesalonika kíní orí kejì ẹsẹ̀ ìkejìlá, kí ẹ̀yin kí ó lè máa rìn ní yíyẹ Ọlọ́run. Ẹni tí ó ń pè yín sínú ìjọba àti ògo òun ti kára rẹ̀. Ó yẹ kí ó yé wa wípé bí a bá ti ń di ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ń kọ ẹgbẹ́ òkùnkùn sílẹ̀. Nítorí kíni? Nítorí wípé a ti ṣe wà nípò kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀. Bí a bá ti ń di ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ń kọ ẹgbẹ́ àwọn ọ̀mùtí sílẹ̀. Nítorí kíni? Nítorí pé a ṣe wà nípò, a mú wa kúrò nínú aginjù, a mú wa sí ilé. Bí a bá ti ń di ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ń fi ìwàkiwà, bẹ́ẹ̀ ni a ń fi sílẹ̀. Nítorí kíni? Nítorí pé a ti yọ wá kúrò nínú ẹgbẹ́ àwọn tí ó jẹ́ àjèjì sí Ọlọ́run àti àjèjì sí Kristi, a ti sọ wá di ọmọ Ọlọ́run, a sì ní àlàáfíà pẹ̀lú rẹ̀. O ní ẹni tí ń pè yín sínú ìjọba àti ògo òun ti kára rẹ̀. Nínú Kọ́rìntì kejì orí kẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún sí ẹsẹ̀ ìkejìdínlógún, èyí ni ojúṣe tiwa. Bí Ọlọ́run bá ti ṣe wa nípò kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀, kúrò nínú aginjù sí ilé, àti kúrò nínú ẹgbẹ́ àwọn àjèjì tí a ti di ọmọ Ọlọ́run, èyí ni ojúṣe wa. Kọ́rìntì kejì orí kẹfà láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà ẹ jáde kúrò láàrin àwọn abọ̀rìṣà. Nítorí náà ẹ jáde kúrò láàrin àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́. Nítorí náà ẹ jáde kúrò nínú àwọn tí ń ṣe afẹ́ ayé. Nítorí náà ẹ jáde kúrò nínú àwọn ẹlẹ́ṣẹ̀, láàrin àwọn ẹlẹ́ṣẹ̀, kí ẹ sì ya ara yín sí ọ̀tọ̀, lè Olúwa wí. Kí ẹ má ṣe fi ọwọ́ kan ohun àìmọ́. Èmi ò sì gbà yín, èmi ò sì jẹ́ bàbá fún yín, ẹ̀yin ò sì jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi, lè Olúwa Olódùmarè wí. Nínú Pétérù kíní orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá, ẹ̀yin tí kìí ṣe ènìyàn nígbà kan rí, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin di ènìyàn Ọlọ́run. Ẹ̀yin tí kò rí àánú gbà rí, ṣùgbọ́n nísinsìnyí ẹ ti rí àánú gbà. Olùfẹ́, mo bẹ̀ yín bí àlejò àti bí èrò láti fà sẹ́yìn kúrò nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ara tí ń bá ọkàn jagun. Láti fà kúrò nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ara tí ń bá ọkàn jagun. Ó sọ wípé nígbà kan rí a kìí ṣe ènìyàn Ọlọ́run, ṣùgbọ́n nísinsìnyí a ti ṣe wa nípò padà, a ti di ènìyàn Ọlọ́run. Nígbà kan rí a kò rí àánú gbà, ṣùgbọ́n nísinsìnyí nítorí pé a ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, nítorí pé a ti gba Jésù Kristì gbọ́, nítorí pé a ti di ẹni ìgbàlà, a ti ṣe wa nípò padà. Nísinsìnyí bí a kò tilẹ̀ rí àánú gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, a ti rí àánú gbà nísinsìnyí. Ó sọ wípé a ti di ìran àwọn tí ó mọ Ọlọ́run. Wọ ẹsẹ̀ ìkẹsàn-án, ṣùgbọ́n ẹ̀yin ni ìran tí a yàn. Olú àlùfáà, orílẹ̀-èdè mímọ́, ẹni ènìyàn ọ̀tọ̀, kí ẹ̀yin kí ó lè fi ọlá ńlá, ẹni tí ó pè yín jáde kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ìyanu rẹ̀ hàn, àti ṣe wà nípò padà, kí a gbé ìgbésí ayé tí ó yẹ ipò tí a wà nísinsìnyí. Ohun ìkẹrin tí ó yẹ fún ọpẹ́, tí Paulu apostoli tí ó fẹnu kàn nínú ẹ̀kọ́ wa Kólósì orí kìíní, wà ní Kólósì orí kìíní ẹsẹ̀ ìkẹrìnlá, nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀, àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Èyí ni a ń pè ní ìràpadà. A ti ní ìràpadà ọkàn wa nínú Éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje, nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀.
bi aban so nipa irapada o ye ki amo wi pe iyi mu idariji ese lowo bakana ese ti o ye ki ajiya fun ese ti o ye ki o ran wa lo si orun igbe ese ti o ye ki a ma sise lori re nitori awon ti ase ti o bi olorun ninu ati dariji wa ati ra wa pada ati fa wa somo odo olorun fun rara re nitori be o ye ki a ni okan ope si olorun ninu titu ori keji ese kerinla titu ori keji ese kerinla eni ti o pi ara re fun wa ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo bi o ba je wo pe ni tooto le ati di omo olorun ko ye ki ese kan soso ki o wa ni igbese aye wa ko ye ki a tun ma so wi pe emi nfe o se alera fun ara ko ye ki a tun ma so wi pe agbere tabi panshaga tabi oju kokoro tabi owu jije tabi arankan tabi ibinu tabi ija ni o so wa di eru ti o je wi pe lojojumo ni ojojo isimi ni atun je wo ese o ni eni ti o fi ara re ra wa ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo bi o ba je wi pe ni tooto le ati di omo olorun ko ye ki ese ki o tun ma joba lori ewa ko si e ki a ma ru idalebi ese kaakiri o ye ki a mo wi pe ati dariji wa o ye ki a mo wi pe ko tun si iranti fun awon ese yi mo o si e ki a mo wi pe ati fun ani agbara lati gbe igbesi aye asegun lori ese gbogbo eni ti o ra eni ti o fi ara re fun wa ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo ki o si le we awon eniyan kan mo fun ara re fun ini ohun ti kara re awon onitara ise rere bi a ba di omo olorun a ki ni ise boburu lowo a di eni ti o je onitara ise rere bi a ba di omo olorun a ki tun ni iwa iri lowo a je eni ti a ti we mo eni ti o je omo olorun ni tooto eni a fi ri bi a ba ko eko majemu titun dara dara wipe awon omo ehin Jesu Kristi won ki fi ojojumo je wo ese won ki fi ojojo isimi je wo ese won ki fi gbogbo igba koko ajinde tabi igba keresimesi tabi igba ipago je wo ese won je eni ti o bo lowo ese patapata bi o ba wo pe bi o ba wo Johanu kini ori keta lati ese ikejo si ese ikesan eni ti o ba n dese ti esu ni o je wi pe eni ti o ba wa ninu ese sibe a ko ti se ni ko pada kuro ninu aginjo sinu ile eni ti o ba n dese sibe o je wi pe a ko ti se ni ko pada kuro labe agbara okunkun agbara esu sinu ijoba ayanfe omo re o je wi pe eni to n dese sibe tabi eni ti o n jewo ese lojojumo abi eni ti o n jewo ese ni ojojo isimi o je wi pe a ko ti ra okan re pada ko ti ni igbala o wi pe eni ti o ba n dese ti esu ni enikeni ti iba je o sese ki o je alufa ijo kan ni o ma n so wi pe oun dese sibe bibili so wi pe enikeni iba je alufa ti o n dese ti esu ni o sese ki o je oniwaasu ihinrere kan ni a ba pade ti o so wi pe ko si enikeni ti o le bo lowo ese wi pe ojojumo ni o ma n jewo ese ti o n da ki a so fun iru eni be wi pe bibili wi pe eni ti o ba n dese ti esu ni o sese ki o je enikan ti o ro wi pe o n je osise ninu ijo tabi oun tilẹ ti di atunbi le o si n jewo ese lojojumo ti o n so wi pe ese aimo ese baba ese koko ese iya ese baba ese ti a ko mo nipa re ese ti o le mo wa ese ti ko le mo wa iru eni be o je wi pe ko ti ni igbala ni kikun ni tooto eni ti o ba n dese titani ti esu ni nitori lati atete ko se li esu ti n dese nitori eyi li omo olorun se farahan ki o le pa ise esurun wese ikesan o ye ki eyi ki o je iriri tire gege bi onigbagbo gege bi omo olorun enikeni ti a ti pa olorun obi enikeni ti a ti tun bi enikeni ti o ti ni igbala olorun enikeni ti a ti sinopo pada kuro ninu okunkun
sinu ijoba ayanfe omo re enikeni ti ati pa olorun bi ki deshe nitori iru re ngbe inu re ko si le deshe nitori pe ati pa olorun bi bi abati di atunbi bi abati yi wa pada bi abati ra wa pada ko ye ki atun ma jewo ise lojojumo o ye ki ati le jewo awon ise won ni lekan ki ati ni idariji ki asi ni isegun lori awon ese ti ati da tele tele nitori we pe bi olorun ba ti dariji wa ki tun mu awon ese won yi wa si iranti bi olorun ko ba si iranti awon ese won yi ko ye fun wa lati ma ranti won lehin igba ti ati dariji wa nitori a so fun ninu Heberu ori kejo lati ese ikewa nitori eyi ni majemu mi ti emi o ba ile Israeli da le ojo won ni le Olowa wi emi o fi ofin mi sinu won emi o si ko si won li okan emi o si ma je olorun won o si ma je eniyan mi olukuluku ki yo si ma ko ara ilu re ati olukuluku arakunrin re we pe mo Olowa nitori we pe gbogbo won mi yo mo mi lati kekere de agba nitori emi o sanu fun gbogbo asododo won ati ese won ati asedede won ni emi ki yo si ran ti mo nitori be bi a ba ti di eni igbala o daju we pe a ki yo je eni tin jewo ese eni tin ran ti ese eni tin ni idalebi ese lojojumo tabi ni ojojo isimi je ki a wo Kolose lekan si ki awo awon ti Paul apostle n so fun awe pe o ye ki o fi emi ope emi ore emi imori han lati inu okan awon nigbagbo tooto Kolose ori kini lati ese ikejila o ni ki a ma dope ati se alaye fun awe pe o ye ki adura wa ki o je lakoko adura ope ki a si ni isepe ni waju Olorun kini awon ohun ti an dupe fun iwa Olorun an dupe wipe Olorun je olooto an dupe wipe Olorun ki seke an dupe pe bi Olorun ba wi be o ma nse be an dupe pe Olorun ki yi pada atun dupe wipe nipa ise asepe Jesu Kristi lori igi agbelebo asin dupe wipe ati je eni igbala asitun dupe wipe awon elomiran won ni itesewaju ninu emi ati ninu ara an dupe fun gbogbo sugbon o merin ototo ni Paul n so fun anihin we pe o ye ki a dupe fun ikini nitori pe o mo wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole o ye ki oronu loni o ye ki o wo awon ore ti Olorun se fun bi o ba je we pe ati dari ese re jio bi o ba je we pe ati mu oye iwo ti o je alaiye tele tele ati ti so di alabapin ninu ogun awon eniyan mimo ninu imole o ye ki o dupe lowo Olorun ikeji nitori wo pe o ti gba wa kuro lowo agbara okunkun o ye ki a dupe wi pe nigba ti a ti di eni igbala isu ati awon omo ogun re ati agbara okunkun won ko ni ipa lori wa mo iketa nitori wo pe ati si wa nipo sinu ijoba ayanfe omo re bi o ba mo wi pe ati gba okan re la ati mo wa si ijoba Olorun ati mo kuro ninu okunkun sinu imole o ye ki eyi je ki o dupe lowo Olorun ikerin ninu eni ti a wa ni irapada nipa ejere ani idariji ese bi o ba je pe ati we okan re mo o si ti di eni igbala o si ni idalebi ese mo o je eni ti o ni agbara ore ofe Olorun lati ma gbe ninu imole lati ma rin ninu imole irere o ye ki o le dupe lowo Olorun e je ki a dede duro ki a si so fun Olorun we pe a dupe lowo re nitori eni ti se a dupe lowo re nitori ise asepe Jesu Kristi lori igi agbelebo a dupe lowo re nitori igbala wa a dupe lowo re fun itesiwaju nipa ti emi a dupe lowo re fun gbogbo se o ti di omo Olorun se o ki se ajeji ninu ile Olorun se ati gba okan re la se o ti ni ogun ini pelu awon eniyan mimo ti rin ninu imole o ye ki a dupe lowo Olorun se ati da oni ide
ṣe a ti gba ọ kúrò lọ́wọ́ agbára òkùnkùn? Ṣé Olúwa jẹ́ Olúwa fún ọ? Ó sì jẹ́ ẹni tó ń tọ́ ọ.

ti mo ba se lo samu emi to ku die kin di woli bi ma ngba we laye ojo hun o je ma se mi tori pe baby ba pa mi inu ma nkan mi ni sugbo inu yi foju yi ni mo wa leni kan so fun pe ona irere wa pe eyan ma nigba lani to tin bo lowo ese awa omo kan bo lowo ese pe ke eyan bo lowo ta la wa nro sugbo olorun to je alaanu to sin ni suru to be ge lo fi pe yi fun mi lo so fun mi pe kin kuro ninu isina ti mo wa mo be si ni ba won lo mo koko gbo ko ye mi mo so pe ah awon ele o mama dura agba atori pe mo ba n gbadura won kan ma gbadura lawon nikan won o jan ri mole won o fo soke emi o gbe won mo ni ewo lawon ele yin se alako be lawon ele yin ni emi o fa han bi sugbon gba ti mo be si ni ri to ye ye mi ti mo ri pe awon woli wa agbere okuro lowo won ikobirin jo okuro lowo won lemi na wa n danu ara mi ro pe ko ma ye keyan ku bayi keyan kan joko sipo elesin ni ba joko le mi mo wa n lo si ibi ti won tin soro yin rere o wa di odun 1964 ni osu kerin ojo karun lale ojo yen mo gbo bi won na tin gbo lale yi mo nbe olorun wi pe ki on ton gbo lale ko le se ola anfani ni ale ojo yi gan bi won tin soro irere yi ton ni mo be si ni gbadura yato si tele tele la tele tele bi n ba wa ninu oko mama mira ni emi ni o bi n ba si wa ni lesin mo soro bo n wa su ma ti ma sori bayi tori kina ati ma tami pa ko ma ti ma so pe we emi n de niyan asin lati jura le fun emi sugbon ojo yi adura ti mo gba njo na yato mo so fun olorun wi pe osu mi tori awon oso kuro leyin mi aje kuro leyin mi ibinu nko ija nko aran kan nko ke a fi eyan sinu nko mo ni oto mo be si ni gbadura sanu fun mi elese ni mi dariji mi gba okan mi la fẹjẹ jesu wọ inu ọkan mi o jẹ mọ olóòótọ le ọlọrun àwọn ìlérí rẹ kò yí padà mo wá rí wípé ayọ kan wá sínú ọkàn mi àwọn ẹsẹ tó wù mí dá tẹlẹ tẹlẹ àwọn tí mo ti máa ń bájà tí mi ò kì í kí nǹkan náà wà nọkàn mi láti máa kí wọn láti dáríjì wọn mo á bẹ̀ sí ní kọ orin ìhere orin ayé àtijọ́ pé bàbá fòsókè a ó wo orí èṣù mọ́lẹ̀ wómúwómú mo ju gbogbo ẹ̀ lẹ̀ mo yí padà pátápátá wòlí ìbá wá mi wálé ó bá sọ pé òun ò rí mi mọ́ mo lóò lè rí mi mọ́ yí kúrò níwájú ojú mi dáwọ́ dúró láti ṣe búburú kọ́ láti ṣe rere wá ìdájọ́ ran àwọn ẹni tí a ní lára lọ́wọ́ ṣe ìdájọ́ aláìní baba ìyẹn sọ pé ṣe ẹ̀tọ́ fún wọn gba ẹjọ́ pé wí olúwa wí pé wá nísinsìnyí ọ̀la kọ́ o má fi ọjọ́ ìgbàlà rẹ dọ́la wá nísinsìnyí kí ẹ sì jẹ́ kí a sọ àsọyé pọ̀ bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó wọn ò fún bí òjò dídì bí wọ́n pọ́n bí àlàárì wọn ò dàbí irun àgùntàn bí ẹ̀yìn bá fẹ́ tí ẹ sì gbọ́ràn ẹ̀yìn ó jẹ ire ilẹ̀ náà ẹ dìde kí ẹ jẹ́ kí a gbàdúrà bó bá fẹ́ dúró nípò ẹlẹ́sìn àwọn tí kò mọ olúwa àwọn tí wọ́n ń tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ ó kù sọ́wọ́ ẹ o ṣùgbọ́n bó bá jẹ́ kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá tó di onígbàgbọ́ ẹni tí a fi ẹ̀jẹ̀ jésù kristi wẹ̀ olúwa yóò tẹ́wọ́ gbà ó ti pẹ́ tó ti ń retí ẹ má ṣe jókòó ní ikọ̀ ẹlẹ́sìn ẹni tí ó kàn bá wọn wá ṣá képe olúwa jẹ́ kí ó dáríjì ọ́ bí ó bá jẹ́ tòótọ́.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Bisele ekejiti Paulu aposteli si Timotheo ori ikini Paulu aposteli Kristi Jesu nipa ife Olorun gege bi ileri iye ti nbe ninu Kristi Jesu si Timotheo omo mi olufe owon ori ofe anu ati alaafia lati odo Olorun baba wa ati Kristi Jesu oluwa wa mo dupe lowo Olorun ti emi nsin lati odo awon baba mi wa ninu ere okan funfun pe ni aisimi ni emi nse iranti re ninu adura mi tosan turu ni emi njaya ati rio ti mo ranti omije re ki a le fi ayo kun mi ni okan nigba ti mo ba ranti igbagbo ailetan ti nbe ninu re eti o ko wa ninu loide iya nla re ati ninu eunike iya re mo si gbagbo pe o nbe ninu re pelu nitori idi eyi ni mo se ran o leti pe ki iwo ki o ma ru ebun Olorun soke eyi ti nbe ninu re nipa gbigbe owo mi le o nitori pe Olorun ko fun wa ni emi iberu bi ko se ti agbara ati ti ife ati ti okan ti o ye koro nitori na ma se tiju eri Oluwa wa tabi emi o nde re sugbon ki iwo ki o se alabapin ninu iponju irere gege bi agbara Olorun eni ti o gba wa la ti o si fi ipe mi mo pe wa ki se gege bi ise wa sugbon gege bi ipinu ati ori ofe ti re ti a fi fun wa ninu Kristi Jesu lati ayiraye sugbon ti a fi han ni isisiyi nipa ifarahan Jesu Kristi olugbala wa eni ti o pa iku re ti o si mu iye ati aidibaje wa si imole nipase irere fun eyi ti a yan mi se oniwaasu ati aposteli ati oluko nitori idi eyi ti emi se njiya wonyi pelu sugbon oju ko ti mi nitori emi mo eni ti emi gbagbo o si da mi loju pe oun le pa ohun ti mo fi le lowo mo titi di ojo ni di apere awon oro ti o ye koro ti iwo ti gbo lodo mi mu ninu igbagbo ati ife ti nbe ninu Kristi Jesu o rere ni ti a ti fi le o lowo pa mo nipa emi mimo ti n gbe inu wa eyi ni iwo mo pe gbogbo awon ti o wa ni ase aye pada kuro leyin mi ninu awon eni ti Figelu ati Hermogene gbe wa ki Oluwa ki o fi anu fun ile Onesiforu nitori ti ma tu mi lara nigba pupo ewon mi ko si ti loju sugbon nigba ti o wa ni Rome o fi eso wa mi o si ri mi ki Oluwa ki o fi fun ki o le ri anu lodo Oluwa ni ojo ni iwo ti kara re samu dajudaju iye ohun ti o se fun mi ni Efesu.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà.
3: A tún wá lẹ́ẹ̀kan sí lónìí bàbá láti wá bá ọ pàdé láti wá gbọ́ ọ̀rọ̀ rẹ. A sì ń bẹ̀ ọ́ wípé gbogbo àwa tí a wá lónìí a ó sálà kúrò nínú ìjì ìgbẹ̀san tí ó ń bọ̀ sí ayé. A ó sì lè sinmi ní ọ̀dọ̀ Jésù Kristì. Ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé wíwá síbí wa lónìí àti ní ìgbà gbogbo pé kí o má jà á sí asán. Gbogbo ohun tí ó bá yẹ láti mú sí ètò ní ìgbésí ayé wa fi wọ́n hàn wá kí o sì jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wẹ̀ wọ́n nù pátápátá. Ṣàánú fún wa. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó rí ibi ìbùjókòó ní ọkàn wa lónìí. A dúpẹ́ pé òkú ti gbọ́ tiwa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ó ṣeéṣe kí o ti gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ohun tí mo fẹ́ kà fún ọ láti inú ìwé Genesis orí 19. Láti ẹsẹ̀ 12 dé ẹsẹ̀ 17. Ohun tí mo sì ń fẹ́ kí o ṣe àyẹ̀wò kí o sì ṣe ohun kan pàtó nípa rẹ̀ ni wípé sá àsálà fún ẹ̀mí rẹ. Ìdájọ́ ń bọ̀ nítorí wípé Ọlọ́run láti ọ̀run fún ara rẹ̀ ni ó ti pinnu wípé bí ẹni búburú bá ń ṣe búburú ní ọjọ́ kan ọdún kan tàbí ọdún púpọ̀ tí ó rò wípé kò sí ìdájọ́ ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ìdájọ́ ń bọ̀. Ìdájọ́ yìí yóò sì wá sórí gbogbo àgbáyé pátápátá. Ẹ̀sìnkẹ́sìn tí ó wù kí ẹnikẹ́ni kí ó wà, ohunkóhun tí ó wù kí ẹnikẹ́ni kí ó máa ṣe, àti ibi ìpamọ́ tí ó wù kí ẹnikẹ́ni kí ó wà, Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ọjọ́ kan ń bọ̀ nígbà tí kì yóò sí ibi ìsásí. Ó sì ń kìlọ̀ fún wa wípé bí a bá fẹ́ là bi a ba fe ni iye oni ni ani anfani lati le sa asala fun emi wa ni Genesis ori kokandinlogun ti mo pe fun omo nbere lati ese ikejila awon okunrin na si wi fun Lot pe iwo ni enikan ni hin pelu ana re okunrin ati awon omo re okunrin ati awon omo re obirin ati ohun kohun ti iwo nini ilu mu won jade kuro ni hin yi nitori awa orun ibi yi nitori ti igbe won di pupo ni waju oluwa oluwa si ran wa lati run Lot si jade o si so fun awon ana re okunrin ti won gbe awon omobirin re ni iyawo o wi pe e dide e jade kuro ni hin yi nitori ti oluwa yo run ilu yi sugbon o dabi eletan loju awon ana re nigbati oye sin la nigba na li awon angeli na le Lot ni re wi pe dide mo aya re ati awon omobirin re mejeji ti o wa nihi ki iwo ki o ma barun ninu iya ese ilu yi nigbati o si nlora awon okunrin na nawo mu ile owo ati owo aya re ati owo omobirin re mejeji oluwa sa shanu fun won si mu jade won si fi si seyin o di ilu na o si se nigbati won mu won jade seyin o di tan le o wi pe sa asala fun emi re ma se wo eyin re be ni ki iwo ki o ma se duro ni gbogbo petele sa asala lo si ori oke ki iwo ki o ma ba se gbe eyi ni ohun ti o sele si awon ilu ti a npe ni Sodomu ati Gomora awon ilu mejeji ti adaruko wonyi won je elese popo popo ni waju Oluwa ni ori iketala ti Genesis ese ikejila ati ese iketala ni a nje ki o to wa leti ohun ti o sele ti Lot ibatan Abrahamu ti o de ilu ti a n pe ni Sodomu o si seese ki ohun kan ki o ti sele ni igbesi aye re eyi ti o ya oya Abrahamu ore Olorun eyi ti o ya oya awon eniyan mimo ati awon onihin rere o seese ki o je ibi ti a ti n wa owo kaakiri o si seese ko je pe ibi ti a ti n wa ibi isadi ati agbara okunkun ni a ti ya waya ore Olorun ati awon eniyan Olorun o seese ki o je wipe ija ni o ya waya awon oniwaasu irere ti a fi ro wipe bi won o ba gbo ti wa ti awa na o si le gbo ti won bi ikun sinu die ba wa ti a o si fe ni emi idariji a le yapa ki a si jade lo ki a to awon elese ki a to won lo a o le so ohun ti o ya oya awon eniyan mimo awon ore Olorun awon eni igbala sugbon ohun ti o ya Lot ya ore Olorun ni wepe ibi ile ti won wa ko gba won mo Lot si nfe ibi ti ohun yo ti je oga ara re ti o si eni ti yo le bawi ti o si le ni ohun ini pupo ti o si eni ti o ka lowo ko wepe eyi kini o de ti o fi se yi ni eyi ni Lot fi sa kuro ni odo Abrahamu a n sọ fun ani ori iketala ese ikejila Abrahamu si joko ni ile Kenani. Ibi ti o ye omo Olorun lati joko. Ile Kenani. Ni bi ti Olorun fun ara re ti o nsesho lori re. Ni bi ti Olorun ti pese sile ti o si ti se ileri pupo nipa re. Abrahamu joko si ile Kenani. Loti si joko ni ilu agbegbe ni. O si pagore titi de Sodomu. Awan sofwa ni ese ketala shugman. Awan okunrin Sodomu she eniyan buburu. Atye leshe gidi gidi ni waju oluwa. Ki oto na eka si loti. Wekwe e, loti she unti o dara. O ye ki iwo papa nitori awon Yoruba man so fun pe bi a ba na ika kan se elomiran merin toku o wa ni odo wa o nawo se wa ke to ma bullet we pe lo ti se on ti o dara o ye ki iwo papa ki o wo agbegbe re ati ibujoko re awon wo ni ore korikosun fun o awon wo ni alaba sisepo pelu re awon wo ni oludamoran fun o awon wo ni owo otun ati owo osi ati awon ti o gbekele se won ki se awon omuti awon onija awon ole awon onifayawo tabi awon egbe okunkun nitori be bi o ba buru fun loti eyi nje ki o di mimo fun o sin kilo fun o wi pe egbe eye o ne yento bi ona re bi o ba dara loju awon ole won ti le o bi ona awon ole papa bi o ba dara loju re iwo na wa ti kuro ni agbegbe won sugbon bi owo ba wowo pelu ole o daju wi pe agutan re to n ba jarin bo ti jegbe loju wa o n jegbe ni ikoko o le dabi eni wi pe bo ba ti gbe bibeli to ti nbo ni eko bibeli o dabi alara mimo o dabi ara ile Abrahamu o dabi awon ti o ti mo ona Olorun je ki n so fun o awon ti o se be saju awon ni Olorun so fun ani iwe woli Isaiah ti o n so ni ori ikejidi ni ogota arun ejo ori ekeji dini ogota kerara ma se dasi gbe ohun re soke bi ipe ki o si fi ire koja awon eniyan mi han won ati le Jakobu ese won sugbon won wa mi lojojumo won si ni inu didun lati mo ona mi bi orile ede ti o se ododo ti ko si fi ilana Olorun won sile won bere ilana ododo won ni lowo mi won a si ma se inu didun ati sumo Olorun awon woyi ni won ma lo si ile isin awon na bi awa tin ka bibeli ni won ka bibeli be ati so wi pe agba Olorun gbo ni awon na njalanka to ti won sin fowo soya wi pe awon paapa agba Olorun gbo bi ona isin bi o tin pe ni awon na ndide o nso ni ese ikeji wi pe won wa mi lojojumo ibi kibi ti a ba tin ka bibeli ti a tin daruko Olorun ti a tin ko orin si Olorun a o fe won ku nibe won ni inu didun si ona mi ko si ibi ti apejopo wa lati ka bibeli tabi lati josin ti a o ni ri won be o ni won dabi orile ede ko so wi pe won je orile ede ti o nse ododo o ni won dabi orile ede ti o nse ododo won se afarawe iwa bi Olorun won mo bi ati gbadura won mo bi ati kasamu won mo bi ati ka baba wa ti nbe le Orun bi won ba dide lati ka baba ti nbe le Orun a dabi aye to aye ko to n gbadura won le so jade ṣùgbọ́n kò ní ìtumọ̀ ní ọkàn àti ilé ẹnu wọn ó ń sọ wípé wọ́n dàbí orílẹ̀-èdè tí ń ṣe òdodo. Àwọn ìran lọ́ọ̀tì nìyẹn o tí kò sì fi ìlànà ọlọ́run wọn sílẹ̀. Wọ́n ń bèèrè ìlànà òdodo wọn ni lé ọwọ́ mi. Wọ́n a máa ṣe inú dídùn àti súnmọ́ ọlọ́run. Wọ́n tilẹ̀ fi hàn pàápàá nípa iṣẹ́ ìsìn, nípa àdúrà àti ààwẹ̀ wo ẹsẹ̀ ìkẹta nítorí kíni àwa ṣe ń gbà ààwẹ̀ tí ìwọ kò sì rí i. Nítorí kílẹ̀ àwa ṣe ń jẹ ọkàn wa ní ìyà tí ìwọ kò sì mọ̀. Olúwa ń dá wọn lóhùn wípé kíyè sí i lé ọjọ́ ààwẹ̀ yín. Ẹ̀yin ṣe afẹ́, ṣé ìwọ náà mọ̀ pé afẹ́ kúrò lọ́wọ́ ẹ? Ó ṣeéṣe kí ó jẹ́ ti góòlù, ọ̀ṣọ́ ti ayé. Ó ṣeéṣe kí ó jẹ́ ti àtíkè. Ó ṣeéṣe kí ó jẹ́ ti ìmutípara. Ó sì ṣeéṣe kí ó jẹ́ ti yíyí ẹ̀yìn òkú padà afẹ́nì. Ìṣọ̀ṣọ́ ayé tàbí ìṣe ti ayé tàbí ìwà ti ayé èyí tí àwọn ènìyàn ń ṣe tí wọ́n mọ̀ pé ó mú ìdájọ́ bọ̀ lórí wọn. Ẹ̀sìn ń fi agbára múni ṣe gbogbo iṣẹ́ yín. Kíyè sí i, ẹ̀yin ń gbà ààwẹ̀ fún ìjà. Ẹ̀yin ń gbà ààwẹ̀ fún ìjà. Ǹjẹ́ o ti rí ibi tí àwọn ẹlẹ̀sìn tí wọ́n ń gbà ààwẹ̀ tí wọ́n sọ pé tí n bá gbà ààwẹ̀ ọjọ́ mẹ́ta lórí màmá Olú, òun pa agbádùn ara ẹ̀. Màá yọ ọ sí ní ojú àlá, ní ojú ìran. Màá lé tó jẹ́ pé ẹsẹ̀ ò ní tólẹ̀. Àfi kí n má ti wọ ààwẹ̀ ìjàkadì ṣẹ́gun lórí màmá Olú. Àwọn tá ń sọ nìyẹn tí wọ́n ń gbà ààwẹ̀ ni fún ìjà àti fún agan àti lílù nípa ìkúkú ìwà búburú. Ẹ má ṣe gbà ààwẹ̀ bí ọjọ́ yìí kẹ́ lè gbọ́ ohun yín lé òkè. Ààwẹ̀ irú èyí ni mo yàn bí ààwẹ̀ ogójì ọjọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìrẹ́jẹ, ìkà, ìpànìyàn tàbí ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ wọn. Tàbí kí a já ilé onílé kí a fi bo tiwa. Bí o bá já ilé onílé tó fi bo tiẹ̀, òjò níye wọlé ẹ̀. Òjò ìdájọ́ Ọlọ́run. Àwọn tó tún gbọ́n jù ọ lọ tí ẹsẹ̀ wọn àti ọwọ́ wọn gùn ju tiẹ̀, wọ́n á tún já ilé tiẹ̀. Wọ́n á tún já fi bo tiwọn. Àwọn tí wọ́n tún gbọ́n ju àwọn wọn ni lọ, wọ́n á tún já ilé tiwọn. Ṣé èṣù ló kúnkún wà lẹ́yìn wọn? Wọ́n a máa já ilé onílé tí wọ́n bá ti fi bo tiẹ̀, bó o ti ń bo tiẹ̀ tán, kí ó tó tó ọjọ́ kejì ni wọ́n ń já tiẹ̀ náà. Bí o ti ń bu ẹsẹ̀ ẹlòmíràn ni wọ́n ń bu tiẹ̀. Ó wá ń sọ fún wa wípé ṣé irú ààwẹ̀ báyìí ni mo yàn? Ààwẹ̀ etí òkun. Ààwẹ̀ ká yíra ńlẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìyàwó méjì ò kúrò nílé. Àgbèrè àti panṣágà kò kúrò. Ìwà ti ara ẹṣẹ́ ti ara ò kúrò. Síbẹ̀síbẹ̀ ààwẹ̀ ń lọ. A lè mú ààwẹ̀, ó lè jẹ́ méje, ó lè jẹ́ mọ́kànlélógún. Kásá máa gbà á lọ. Bàbá sì ti ń ṣíwọ́ àdúrà láàrán sìgá. Là ń fi kan ràn kan tó sọ pé wòólì èwo lẹ tún gbé jáde ó ní ní oṣù tó kọjá mo ṣiṣẹ́ iṣẹ́ ìṣẹ́gun. Ṣùgbọ́n nsìn ó yẹ kí n tún jẹun díẹ̀, ọtí díẹ̀, sìgá díẹ̀, àgbèrè díẹ̀. Nítorí pé bí n bá gbádùn ara mi ní ọ̀sẹ̀ yìí wọ́n máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ mo tún wọṣẹ́ nìyẹn. Ṣé irú àwọn tí a mú ìbéèrè àdúrà wa lọ bá àwọn tí wọ́n ti di ara Sodomu àti Gomara, àwọn tí ìdájọ́ Ọlọ́run tí ó rọ̀ dẹ̀dẹ̀ lórí wọn? Ó ní ààwẹ̀ irú èyí ni mo wá yàn bí ọjọ́ tí ènìyàn ń jẹ ọkàn rẹ̀ ní ìyà láti tẹ orí rẹ̀ ba bí koríko odò àti láti tẹ aṣọ ọ̀fọ̀ àti eru lábẹ́ rẹ̀. Ìwọ ha pé èyí ní ààwẹ̀ àti ọjọ́ ìtẹ́wọ́gbà fún Olúwa. Àwọn wọ̀nyí ni Ọlọ́run ń sọ wípé wọ́n jẹ́ ẹlẹ̀sìn ṣùgbọ́n wọn kì í ṣe olùfọkànsìn. won ma npe oluwa le enu sugbon iwa buburu ko kuro ni ago won sugbon bi o ba nfe ri oju oluwa bi o ba nfe je ti olorun awon iru nkan won yi yo kuro ni igbese aye re ni iwe woli Ezekieli ni atun tin je ki o ye wa iru awon eniyan ti won hu iru iwa won yi ranti ohun ti an so we pe loti tele tele o ti mo ona olorun yo dara be elese se man ro we pe yo dara bi o ba tun de ojo keji bo ti ji a so pe well yo tun dara na sugbon o nburu fun ju be lo be na ni ori fun loti an so fun ni Ezekieli ori keta le ni ogbon Ezekieli ori iketa le ni ogbon lati ese ogbon iwo omo eniyan sibe awon omo eniyan re soro si o leba ogiri awon fi oro kele banije awon asoro eni leyin ati leba ilekun ile ekini si so fun eni keji olukuluku fun arakunrin re wepe wa emi be o sigbo oro ti o ti odo oluwa jade wa eyi so wepe awon na ma npe lati lo se eko bibeli won ti le ma npe eni keji tabi aladugbo won won ma so wepe wa emi be o je ki a lo lati gbo oro ti o ti odo oluwa jade wa sugbon kini eri ti olorun je nipa won ni ese ikan le ni ogbon won si to wa bi eniyan ti wa won si joko ni waju re bi eniyan mi won si gbo oro re sugbon won ki se won o won ma ngbo awon won yi ni a npe ni agbo magba bi o ba so fun o wi pe ko ese sile won gbo sugbon won ni se o so wi pe sugbon won ki se won nitori enu won ni won fi nfi ife popo han sugbon okan won tele oju kokoro won eyi ni ohun to se lot o nfe lati sin oluwa o nfe lati je ti olorun o si ma ngbero ninu okan re lati se dede sugbon enu ni won fi ife popo han o sese ki o ma so fun Abraham nigba ti o fe kuro we pe an yara nipa ti ara a o yara nipa ti emi nitori pe emi nfe sugbon o se ailera fun ara o si sese ki o ma je ki o da Abraham loju we pe bi mo tin lo yi ma ro we pe mo ti sonu o ma si ro we pe mo ti di apeyida nitori pe gbogbo ilana Olorun ti o ti ko mi patapata gbogbo re sise ni sugbon mo ri we pe ibi kan na ibi ise kan na ibi esin kan na kuni gba wa nitori be je kin wa ibi ti emi paapa ti o fi se ibujoko sugbon bo lori nibi ti Olorun o dari esi o lo si odo awon ara Sodomu wọ́n sọ fún wa wípé ní ẹsẹ̀ ìkejì lé ní ọgbọ̀n sì kíyèsí ìwọ jẹ́ orin tí ó dùn púpọ̀ fún wọn tí ẹnìkan tí ó ní ohun dáradára tí ó sì lè fún ohun èlò orin dáradára nítorí wọ́n gbọ́ ọ̀rọ̀ rẹ ṣùgbọ́n wọn kì í ṣe wọ́n àwọn wọ̀nyí bí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tán wọn àjáde wọn ní ǹjẹ́ báwo ni ìwọ náà ṣe rí oníwàásù yẹn olóhùn iyọ̀ ẹnu ẹ̀dùn púpọ̀ mo ti ẹ̀ ń fẹ́ bí wọ́n bá sọ wípé kí ẹ̀kọ́ bíbélì kí ó máa wà ní ojoojúmọ́ mo ṣetán torí pé ọ̀gbẹ́ni ni ó ń sọ̀rọ̀ bí wọ́n bá sì ń pe àwọn ènìyàn láti wá sẹ́kọ̀ bíbélì a ní wá wo ẹnìkan ẹni tó ń sọ̀rọ̀ kò rí Jésù kò rí ẹni tó ń kó ẹ̀ṣẹ̀ lọ kò rí ẹni tí dáríji ni kò rí ẹni tó ń fúnni ní ìgbàlà olùgbàlà kò rí èyí ni ṣùgbọ́n wá wo ẹni tó ń sọ̀rọ̀ ẹni tí ẹnu ẹ dùn Èyí ni àwọn ènìyàn tí ó gbọ́rọ̀ Ezekiel ṣùgbọ́n tí wọn ò fẹ́ ṣe. Èyí ni wọ́n sọ ni Ọlọ́run sọ wípé mo mọ ọkàn wọn. Wọ́n dàbí ẹni tí etí ń rìn tí ó kàn fẹ́ máa gbọ́ tí ó ń fẹ́ máa gbọ́ tí ó ń fẹ́ máa gbọ́ ṣùgbọ́n tí ó jẹ́ wípé kò ní fi sí ìṣe. Nítorí wọ́n gbọ́ ọ̀rọ̀ rẹ ṣùgbọ́n wọn kò ṣe wọ́n. Ó sì yẹ kí ìwọ pàápàá kí ó máa rò ó ní ọkàn rẹ. Ṣé ìwọ dàbí Lọ́ọ̀tì? Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run fẹ́ pa Sódómù àti Gòmórà run pẹ̀lú iná ni ó sọ wípé òun ò lè ṣe ohun kankan láì sọ fún ọ̀rẹ́ òun. Ní Genesis 18:20 ni Ọlọ́run ti ń jẹ́ kí ó yé Ábráhámù láti ẹsẹ̀ 17:20. Olúwa sì wípé èmi ó ha pa ohun tí èmi ó ṣe mọ́ fún Ábráhámù nítorí pé Ábráhámù yóò sàdé orílẹ̀-èdè ńlá àti alágbára àti gbogbo orílẹ̀-èdè ayé lẹ ó bùkún fún nípasẹ̀ rẹ̀ nítorí tí mo mọ̀ pé òun ó fi àṣẹ fún àwọn ọmọ rẹ̀ àti fún àwọn ará ilé rẹ̀ lẹ́yìn rẹ̀ kí wọn kí ó máa pa ọ̀nà Olúwa mọ́ láti ṣe òdodo àti ìdájọ́ kí Olúwa kí ó lè mú ohun tí ó ti sọ fún Ábráhámù wá fún un. Ọlọ́run gba ẹ̀rí Ábráhámù jẹ́ wípé mo mọ Ábráhámù wípé ìlànà Ọlọ́run ìlànà òtítọ́ ìlànà òdodo ọ̀nà ìgbàlà tí Ọlọ́run ti pèsè sílẹ̀ kò ní fi di àwọn ọmọ rẹ̀ létí àti àwọn ará ilé rẹ̀. Ṣé Ọlọ́run lè gba ẹ̀rí rẹ̀ jẹ́ bètè Ábráhámù? Ìwọ tí o wá sí ẹ̀kọ́ Bíbélì láì sọ fún ìyàwó rẹ pé kí ó tẹ̀lé ọ. Ìwọ tí o dágun láti o sọ pé àwọn ọmọ mi kì í gbà ni wọn bí mo ti ẹ̀ sọ fún wọn ní gbà. Ṣé Ọlọ́run lè gba ẹ̀rí tìrẹ jẹ́ wípé òun mọ̀ ọ́ wípé ìlànà òdodo ìlànà ìgbàlà tí Ọlọ́run fi lélẹ̀ tí ó sì fi hàn fún ọ pé o sọ fún àwọn ọmọ rẹ àti fún àwọn ará ilé rẹ. Ǹjẹ́ àwọn àna rẹ ǹjẹ́ wọ́n mọ ọ̀nà ìgbàlà tí ó mọ̀? Ǹjẹ́ Ọlọ́run lè gba ẹ̀rí rẹ jẹ́ bíi ti Ábráhámù? Àwọn ọ̀gá ibi iṣẹ́ rẹ ńkọ́ àti àwọn tí ó wà lábẹ́ rẹ ní ibi iṣẹ́ ǹjẹ́ Ọlọ́run lè gba ẹ̀rí rẹ jẹ́ wípé òun mọ̀ ọ́ gẹ́gẹ́ bíi Ábráhámù? Bí a bá ń sọ wípé Ábráhámù jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run, èyí ni ó fi di ọ̀rẹ́ Ọlọ́run. Nítorí pé bí ó bá mọ ọ̀nà ìgbàlà yóò sọ fún àwọn ará ilé rẹ̀. Wo ẹsẹ̀ 20, Olúwa sì wípé nítorí tí ìgbé Sódómù òun Gòmórà pọ̀ àti nítorí ẹ̀ṣẹ̀ wọn papọ̀ jù, jẹ́ kí n bí ọ léèrè, ṣé ẹ̀ṣẹ̀ ìdílé tìrẹ ṣé kò papọ̀ jù? Ṣé wọn kì í jà lágbolé tiẹ? Wọn kì í bínú? Wọn kì í ṣe ogun sí ara wọn láti pa ara wọn? Ṣé wọn kì í jà lórí obìnrin, lórí aya, lórí dúkìá, lórí owó tàbí lórí ilẹ̀? Ṣé àwọn ẹbí tiẹ ṣé wọn ò kì í jà pẹ̀lú àwọn ẹbí mìíràn? Ṣé Ọlọ́run ò máa sọ lemọ́lemọ́ wípé nítorí igbe ẹ̀ṣẹ̀ àwọn ará ilé rẹ nítorí pé ó ń papọ̀ jù wípé òun fẹ́ bẹ̀ wọ́n wò pẹ̀lú ìdájọ́ kí ló ṣe nípa ẹ̀? Ìlú rẹ, ìletò rẹ, tàbí abúlé tí o ti wá, ṣé ìpànìyàn ṣé kò sí lọ́wọ́ wọn? Ìrúbọ sí ẹ̀mí ojú ọ̀run àti ẹ̀mí èṣù àti sí èṣù pàápàá ṣé kò wà ní ìlú rẹ? Ṣé ìjà àti asọ̀ ṣé kò wà ní ìlú rẹ? Ṣé Ọlọ́run ò máa sọ wípé nítorí igbe ìlú rẹ ó ń di púpọ̀ ó sì ń papọ̀ jù? Yàtọ̀ sí èyí ni ìlú Èkó tí ó wà, bí ó bá jẹ́ ohun gbé ní Mushin tàbí Ajégúnlẹ̀ tàbí ní Bàrígà, ibikíbi tí ó wù kí ó wà, ṣé Ọlọ́run ò máa sọ wípé nítorí igbe àwọn ènìyàn ní àrọ́wọ́tò rẹ ní ibi tí ó ń gbé, igbe wọn ń papọ̀ jù?
4: nítorí bẹ́ẹ̀ ìdájọ́ ń bọ̀. Bí ìdájọ́ yìí sì ti ń bọ̀, ṣé Ọlọ́run ń dá ọyàn sí ọ̀tọ̀? Ó sì ń sọ wípé ó mọ̀ wípé o kì í ṣe ara wọn àbí ara wọn ni ọ́. Ṣé àwọn tí ó ń jalè lé òru, ṣé ìwọ ni ó ń ṣọ̀nà? Bí wọ́n bá ti ń dé tí wọ́n ń kọ ẹrù ẹlẹ́rù bọ̀, ìwọ ni ó ń ṣílẹ̀kùn? Tàbí ìwọ ni ó ń ṣe ẹnu ọ̀nà ní òde ní ìta tí ó ń sọ wípé ẹ káàbọ̀? Ṣé ìwọ ni ó ń gbàdúrà nígbà tí àwọn olè bá jáde wípé kí Ọlọ́run kí ó ṣọ́ wọn, kí ó má jẹ́ kí wọn kí ó pa wọ́n, kí ó lè jẹ́ kí owó àti ẹrù kí ó wọlé? Ọlọ́run mọ̀ ọ́, ó sì mọ àdírẹ́sì ilé rẹ, oúnjẹ tàbí aṣọ tàbí ilé. Tí o bá fi irú owó bẹ́ẹ̀ rà, ìwọ náà mọ ohun tó ń gbẹ̀yìn rẹ̀. Ó ń sọ fún wa níhìn-ín wípé Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún Ábrahàmù wípé ìdájọ́ ń bọ̀ lórí Sódòmù òun Gomorrah. Èmi ó sọ̀kalẹ̀ lọ nísinsìnyí kí n rí bí wọ́n tilẹ̀ ṣe gẹ́gẹ́ bí òkìkí igbe rẹ̀ tí ó dé ọ̀dọ̀ mi. Bí bẹ́ẹ̀ kọ́, èmi ó mọ̀. Ẹsẹ̀ ìkejì lé ní ogún, àwọn ọkùnrin náà sì yí ojú wọn padà kúrò ní ibẹ̀, wọ́n sì lọ sí Sódòmù. Ṣùgbọ́n Ábrahàmù dúró síbẹ̀ níwájú Olúwa. Kí ló ń fẹ́ ṣe? Ó ń fẹ́ gbàdúrà, nítorí ó rántí wípé Lọ́ọ̀tì wà ní ìlú Sódòmù. Ábrahàmù sì súnmọ́ ọ̀dọ̀ rẹ̀, ó sì wípé ìwọ ò harun olódodo pẹ̀lú ènìyàn búburú. Bóyá 50 olódodo yóò wà ní ìlú náà, ìwọ ò harun, ìwọ kì yóò ha dá ibẹ̀ náà sí, nítorí 50 olódodo tí ó wà nínú rẹ̀. Ó darí tí ìwọ ò fi ṣe bí irú èyí láti run olódodo pẹ̀lú ènìyàn búburú, tí àwọn olódodo yóò fi dàbí àwọn ènìyàn búburú. Ó darí onídàájọ́ gbogbo ayé rántí o, Ọlọ́run ni onídàájọ́ ìlú Nàìjíríà, onídàájọ́ gbogbo ayé ni, òun ni onídàájọ́ orílẹ̀-èdè yìí, òun sì ni onídàájọ́ ìlú rẹ tàbí ìletò rẹ, òun ni onídàájọ́ agboolé rẹ, òun sì ni onídàájọ́ olùdájọ́ rẹ. Bí o bá fi mímọ̀ ṣe àìmọ̀, tí o bá sọ wípé àlùfáà òkúnkún rí mi àti àwọn ìyàwó mi àti àwọn ọmọ mi àti àwọn èèyàn, wọn òkúnkún mọ ohun tí mo ń ṣe. Bí o bá jẹ́ bẹ́ẹ̀, rántí wípé ìdájọ́ ń bọ̀, nítorí onídàájọ́ gbogbo ayé kì yóò ṣe àṣìṣe. Bí iná gbígbóná ìbínú Ọlọ́run bí o bá ti ń bọ̀ gẹ́gẹ́ ẹlẹ́ṣẹ̀ ni yóò ṣe, àfi bí o bá ronúpìwàdà. Onídàájọ́ gbogbo ayé kì ó ha ṣe èyí tí ó tọ́. Olúwa sì wípé bí mo bá rí 50 olódodo ní ìlú Sódòmù, ǹjẹ́ èmi ó dá gbogbo ibẹ̀ sí nítorí wọn? Ábrahàmù tẹ̀síwájú láti máa gba àdúrà yìí títí ó fi dé 10 ní ẹsẹ̀ ìkejì lé ní 30. Ó sì wípé, jọ kí inú kí ó má ṣe bí Olúwa, ẹ̀ẹ̀kan ṣoṣo yìí lèmi ó wí mọ, bóyá a ó rí 10 níbẹ̀. Òun sì wípé èmi kì yóò rún nítorí 10. Olúwa sì bá tirẹ̀ lọ. Lójú kan náà, bí ó ti bá Ábrahàmù sọ̀rọ̀ tán, Ábrahàmù sì padà lọ sí ibùjókòó rẹ̀. Orí 19:20, àwọn áńgẹ́lì méjì sì wá sí Sódòmù ní àṣáálẹ̀, Lọ́ọ̀tì sì jókòó lé ẹnu bodè Sódòmù. Kì í ṣe pé ó ń ka Bíbélì o, kì í ṣe pé ó ń ṣàṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run, kì í ṣe wípé ó ń sọ fún àwọn ẹlòmíràn láti gba Ọlọ́run gbọ́ àti láti dáwọ́ dúró ẹ̀ṣẹ̀ àti ibi tí wọ́n ń dá. Wọ́n sọ wípé ó jókòó ní ibùjókòó ní ẹnubodè. Bí Lọ́ọ̀tì sì ti rí wọn, ó dìde láti pàdé wọn, ó sì dojúbolẹ̀. Kí a kéé kúrú. ni àwọn angẹ́lì wọ̀nyí ni wọ́n jẹ́ kí ó di mọ̀ fún wípé ìdájọ́ dé wípé kì í ṣe ní ọ̀sẹ̀ tó ń bọ̀ tàbí ní oṣù tó ń bọ̀ tàbí ní ọdún tí ó ń bọ̀ ìdájọ́ ti dé nísinsìnyí ni wọ́n wá sọ fún ní ẹsẹ̀ ìkejìlá tí a ti kàwé pé àwọn ọkùnrin náà sì wí fún Lot pé ìwọ ní ẹnìkan níyì pẹ̀lú àna rẹ ọkùnrin àwọn ọmọ rẹ wọn ti bẹ̀rẹ̀ sí ní wá ọkọ ní ìlú ibi tí ó gbé wà ṣé àwọn ọmọ tiẹ ṣé wọn ò ti máa fẹ́ ẹlẹ́ṣẹ̀ ṣé wọn ò ti máa fẹ́ àwọn olóògùn ṣé wọn ò ti máa fẹ́ àwọn tí wọ́n ti kó ìyàwó jọ kí ọmọ rẹ kí ó tún lọ di ìyàwó kẹta ìkẹrin ìkẹwàá ní ilé ẹlòmíràn èyí ni àwọn ọmọ lọ́ọ̀tì bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ọkọ ní sódómù ìwọ náà sì mọ̀ wípé bí àwọn ọmọ rẹ bí wọ́n bá ní aya tàbí ọkọ ní sódómù àti gomorra bí wọ́n bá fẹ́ ẹlẹ́ṣẹ̀ ojoojúmọ́ ló fi máa parí ìjà ó ṣeé ṣe pàápàá ìjà àti gbogbo asọ̀ tí yóò wà ní ìdílé àwọn ọmọ rẹ nítorí wọ́n ti fẹ́ ẹlẹ́ṣẹ̀ ó ṣeéṣe kí ó jẹ́ òní ó ṣe ikú pa àwọn òbí bẹ́ẹ̀ nítorí àìbalẹ̀ ọkàn àti àìbalẹ̀ àyà ṣùgbọ́n wọ́n sọ fún un wípé àwọn àna rẹ ọkùnrin àti àwọn ọmọkùnrin rẹ àti àwọn ọmọ rẹ obìnrin àti ohunkóhun tí ìwọ ní ní ìlú èyí ń sọ nípa àwọn ọmọ ọ̀dọ́ rẹ pẹ̀lú àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú rẹ àwọn òṣìṣẹ́ rẹ ń kọ́ ṣé wọ́n jẹ́ ti ọlọ́run àbí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ mú wọn jáde kúrò níhìn yìí nítorí àwa òrùn ibí yìí nítorí tí igbe wọn di púpọ̀ níwájú olúwa olúwa sì ran wa láti run lọ́ọ̀tì sì jáde èyí ni ohun tí ó yọ lọ́ọ̀tì nítorí pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn angẹ́lì wọ̀nyí tí wọ́n sọ fún lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó gbàgbọ́ ibikíbi tí ọlọ́run bá ti rí ìgbàgbọ́ ó máa ń yẹ ẹ sí bí ó tilẹ̀ jẹ́ wípé lọ́ọ̀tì ti ṣe burúkú tẹ́lẹ̀ ó sì ti dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀ ti sódómù ohun gomorra nígbà tí a sọ fún wípé ìdájọ́ dé ó gbàgbọ́ láìsí ìgbàgbọ́ kò sẹ́ni tí ó lè rí olúwa bí ó bá jẹ́ wípé lọ́ọ̀tì ṣe iyèméjì tàbí aláìgbàgbọ́ ó sì gún èjìká wípé ọ̀run máa wó kì í ṣọ̀rọ̀ ẹnìkan ọ̀rọ̀ ẹnìkan ni bí inú bá ń dun gbogbo àwọn ènìyàn èyí tó ń dùn ọ́ èyí ni ó jẹ́ wàhálà tirẹ̀ bí iná bá jó gbogbo ilé tí ó wà ní ìlú Èkó ilé tirẹ̀ tí ó jó òun ni wàhálà tirẹ̀ bí ebi bá ń pa gbogbo ènìyàn èyí kò sọ wípé ẹgbà tó jẹ́ gbogbo ènìyàn ni ebi ń pa wípé ebi tí ó sì ń pa ọ́ ni kò ṣe nǹkan kan fún ọ bí wàhálà bá dé bá ọ wàá gbàgbé wípé wàhálà dé bá ẹlòmíràn torí bẹ́ẹ̀ bí lọ́ọ̀tì bá sọ wípé ọ̀run wó kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan a wọlé lórí a sì kú sínú ẹ̀ṣẹ̀ a la ojú rẹ̀ ní ọ̀run àpáàdì ṣùgbọ́n èyí ni lọ́ọ̀tì ṣe bí a ti ń sọ fún wípé ìdájọ́ dé bẹ́ẹ̀ ni ó gbàgbọ́ bí ó sì ti gbàgbọ́ ni ó sì sọ fún àwọn àna rẹ̀ ọkùnrin ǹjẹ́ ìwọ ti gbàgbọ́ bẹ́ẹ̀ nígbà tí o ti bẹ̀rẹ̀ sí ní wá ǹjẹ́ ìgbàgbọ́ yìí o ti mú u sí ṣe ǹjẹ́ o ti sọ fún àwọn ẹlòmíràn wípé o gba Jésù gbọ́ o sì gbàgbọ́ wípé o ti kó ẹ̀ṣẹ̀ rẹ lọ wípé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ sí ìdájọ́ jẹ́ kí n kà á fún ọ níbi tí a kọ bẹ́ẹ̀ nínú májẹ̀mú titun ní Timothy kínní orí ìkarùn-ún Timothy kínní orí ìkarùn-ún èyí ni ọlọ́run sì ń fẹ́ kí ẹnì kọ̀ọ̀kan kí ó ṣe bí o bá gbà á gbọ́ yóò jẹ́ tirẹ̀ Timothy kínní orí ìkarùn-ún ẹsẹ̀ kẹrìnlélógún ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba a máa lọ ṣáájú sí ìdájọ́ bí o bá fi ẹ̀ṣẹ̀ rẹ ránṣẹ́ sí ìdájọ́ tí o sọ fún ọlọ́run wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ o sì kọ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀ ó sì rán àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sí iwájú ìtẹ́ ìdájọ́ Ọlọ́run, tí a sì dá Jésù lẹ́jọ́ nítorí tìrẹ. Tó sì ru ẹ̀ṣẹ̀ rẹ, ìtumọ̀ èyí ni wípé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ ṣáájú. A sì ti dá àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lẹ́jọ́. Àti dáríjì ọ́, Jésù Kristì sì ti ru ẹ̀bi àti ìdájọ́ rẹ. A sì ti sọ wípé nítorí bẹ́ẹ̀ a kì yóò dá ọ lẹ́jọ́ mọ́. Ṣùgbọ́n wo ẹsẹ̀ apákan ẹsẹ̀ yìí. Ní ẹsẹ̀ ìkẹrìnlélógún ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba. Ẹni tí ó bá ṣe àtúnṣe ẹ̀ṣẹ̀ rẹ̀ a hàn gbangba. Ẹni tí ó lọ bá aládùúgbò rẹ̀ tí ó sọ wípé jọ̀ọ́ mo ti ṣẹ̀ sí ọ, mo ti jẹ́ ẹlẹ́ṣẹ̀. Yálà wípé mo ti jí ọ lẹ́rù, tàbí mo ti bú ọ, tàbí mo ti gba aya rẹ dáríjì mí gba aya rẹ padà, tàbí ẹrù rẹ tí mo kó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gba ẹrù rẹ padà, ẹ̀ṣẹ̀ rẹ̀ a hàn gbangba. Bí ẹ̀ṣẹ̀ rẹ̀ ti hàn gbangba sí àwọn tí ó ṣẹ̀ àti sí Ọlọ́run tí ó ṣẹ̀, bẹ́ẹ̀ ni a fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ ṣáájú sí ìdájọ́. Ṣùgbọ́n sọ fún wa wípé ti àwọn ẹlòmíràn

ẹsẹ ìkẹrìnlá ṣùgbọn èyí ni jẹnẹsìsì orí ìkọkàndínlógún ẹsẹ ìkẹrìnlá ṣùgbọn ó dàbí ẹlẹtàn lójú àwọn àna rẹ. ṣé bí mo ṣe dúró ní iwájú rẹ ṣé mo jọ ẹlẹtàn? mo ń bi ọ ni bí mo ṣe ń bá ọ sọ̀rọ̀ ní àṣálẹ̀ yìí ṣé mo jọ ẹlẹtàn lójú ẹ? ṣé ìgbà tí Jésù wà ní ayé tí ó ń sọ fún wa wípé ìdájọ́ ń bọ̀ ṣé ọ̀rọ̀ rẹ̀ ṣé ó dàbí ẹlẹ̀tàn ní etí rẹ? àbí ó bá jẹ́ pé Jésù ò jọ ẹlẹ̀tàn lójú ẹ, tí ó bá sì jẹ́ wípé èmi tí mo ń sọ̀rọ̀ yìí rere fún ọ tí mo ń sọ fún ọ wípé ìdájọ́ ń bọ̀ Jésù Kristì sì ń bọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, bí ó bá jẹ́ wípé mi ò jọ ẹlẹ̀tàn lójú ẹ, èwo ló ń ṣe nínú ẹ̀ṣẹ̀? kí ni dé tó sá àsálà fún ẹ̀mí rẹ? ṣùgbọ́n nígbà tí àwọn ènìyàn wọ̀nyí kà á sí ẹlẹ̀tàn, bẹ́ẹ̀ ni àwọn áńgẹ́lì wọ̀nyí ni wọ́n sá lọ́ọ̀tì ní eré wípé dìde mú aya rẹ, mú àwọn ọmọbìnrin rẹ méjèèjì tí ó wà níhìn-ín, wọ́n jẹ́ mẹ́rin, lọ́ọ̀tì, aya rẹ, àti àwọn ọmọ rẹ méjì. Èyí ni àwọn tí Ọlọ́run rí ní gbogbo ìlú Sódómù. Ó jẹ́ mọ̀ wípé nígbà mìíràn àwọn ẹlẹ̀sìn wọn máa sọ fún wa pé bó bá jẹ́ wípé ìwọ àtìyàwó ẹ àtàwọn ọmọ ẹ méjì ẹni mẹ́rin péré ni ó jẹ́ olódodo, kò lè jẹ́ bẹ́ẹ̀. Ó lè jẹ́ bẹ́ẹ̀ ní ayé Noah, ẹni mélòó ni Ọlọ́run rí gbogbo àgbáyé pátápátá? ẹni mẹ́jọ ni. ó sì ṣeéṣe kí wọ́n ti máa sọ fún ọ wípé ṣé ibi tó ṣẹ̀ṣẹ̀ ń lọ ní ọ̀sán gangan, ṣé ibẹ̀ nìkan ni wọ́n ti ń wàásù òtítọ́? àwọ ní wàásù oníyàwó méjì, àwọ ní wàásù tí a ní òrùka rẹ̀ lọ́wọ́ wa, ó mọ̀ wípé àwa náà oníṣẹ́ Ọlọ́run ni wà. kò rí bẹ́ẹ̀, nítorí pé ọjọ́ ń bọ̀ tí ẹnu wọn yóò pàdé, nítorí iná yóò sọ̀kalẹ̀, yóò sì máa jó àwọn ènìyàn. bí wọ́n bá ti ń jó ní ayé, bẹ́ẹ̀ ni ẹ̀mí wọn ni ó ń lọ sí ọ̀run àpáàdì nínú iná àjó òkú. ṣùgbọ́n áńgẹ́lì wọ̀nyí, wọ́n fi ọwọ́ lé Lọ́ọ̀tì ní ẹsẹ̀ kẹtàdínlógún wípé ó sì ṣe. nígbà tí wọ́n mú wọn jáde sí ẹ̀yìn odi ìlú tán, ǹjẹ́ a ti mú ọ jáde kúrò ní Sódómù àti Gomorra, nínú ẹ̀ṣẹ̀ Sódómù àti Gomorra? ǹjẹ́ Jésù Kristì olùgbàlà rẹ, ǹjẹ́ ó ti fi ọwọ́ rẹ̀ dì ọ́, mo sì ti mú ọ jáde kúrò nínú ẹ̀ṣẹ̀, kúrò nínú irọ́, kúrò nínú ìwà olè, kúrò nínú afiọ̀rọ̀kẹ́lẹ́banijẹ́, kúrò nínú asọ̀rọ̀-ẹni-lẹ́yìn? ṣé ó ti mú ọ kúrò nínú àgbèrè àti panṣágà? ṣé ó ti mú ọ kúrò nínú ìwà akóbìnrin jọ? ṣé ó ti mú ọ jáde sí ẹ̀yìn odi ìlú? ó sì wí pé sá àsálà fún ẹ̀mí rẹ, sá àsálà fún ẹ̀mí rẹ, má ṣe wo ẹ̀yìn rẹ. wo ẹsẹ̀ 36. ṣùgbọ́n aya rẹ̀ bojú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀, ó sì di ọ̀wọ́n iyọ̀. mi ò mọ èyí tí o fẹ́ dà, ọ̀wọ́n iyọ̀ ni, àbí o fẹ́ sá àsáyè àti àsálà? o fẹ́ sá wọ inú ìjọba Ọlọ́run? bí ó bá jẹ́ bẹ́ẹ̀, àǹfààní wà fún ọ lónìí láti sọ fún Ọlọ́run wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ti ń fi ẹ̀ṣẹ̀ rẹ pamọ́, ṣùgbọ́n ó ti yé ọ wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ń fi pamọ́ ni wọ́n ń tẹ̀lé ọ, wọ́n lẹ̀ mọ́ ọ, wọ́n sì fara mọ́ ọ tímọ́tímọ́. ṣùgbọ́n bó bá jẹ́ lónìí ni ó ń sọ fún Ọlọ́run wípé ó ń fẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí ó hàn gbangba níwájú ìtẹ́ ìdájọ́ Ọlọ́run lónìí, kí Ọlọ́run kí ó sì wo ẹ̀ṣẹ̀ yìí, kí ó wò ó mọ́ Jésù lára, kí ó jẹ́ kí Jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ pátápátá, kí ó má kó ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ. ò fẹ́ jẹ́ àgàbàgebè mọ́, ò fẹ́ jẹ́ aláfaraṣe tàbí ẹni tí ó ń fi ẹnu sin Ọlọ́run. ó ń fẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ kí ó kúrò ní ìgbésí ayé rẹ. o ní àǹfààní lónìí láti ké pe Olúwa, láti sọ fún Ọlọ́run wípé o fẹ́ sá àsálà fún ẹ̀mí rẹ. ìjì ìgbẹ̀san ń bọ̀, bíbélì sọ pé iná yóò máa jó níwájú rẹ̀, nítorí pé a ó ṣe àwọn ìwé lé ọ̀run, a ó sì ṣe ìdájọ́ olúkúlùkù tí ó ti wà ní orílẹ̀-èdè ayé láti inú ìwé náà. ǹjẹ́ nígbà tí ọjọ́ ìdájọ́ bá dé, níbo ni ó wà?

0: apá òsì ni àbí ní apá ọ̀tún ẹ̀dìdì kí ẹ jẹ́ kí a gbàdúrà. Mọ bí o bá fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ ṣáájú sí ìdájọ́ tí o sì ní kí Jésù Kristì kí ó ru àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ, a ó dáríjì ọ́, a ó ṣàánú fún ọ. Jésù Kristì yóò fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù. Ṣùgbọ́n rántí o, bí o bá bojú wẹ̀yìn, bí o bá sá padà, bí o bá di apẹ̀yìndà, rántí aya Lọ́ọ̀tì, rántí ohun tí ó ṣẹlẹ̀ sí i. Sàásálà fún ẹ̀mí rẹ. Má ṣe bojú wo ẹ̀yìn, má ṣe padà sínú ẹ̀ṣẹ̀ mọ́. Sàásálà fún ẹ̀mí rẹ. Bí o bá ń dá ẹ̀ṣẹ̀ ní ìkọ̀kọ̀, Ọlọ́run rí ọ. Bí o kàn ń wá tí ó ń gbé Bíbélì, tí ó ń gbàdúrà, tí ó ń gbà àwẹ̀, ṣùgbọ́n tí ó wà nínú àgbèrè àti panṣágà, Ọlọ́run rí ọ. Bí o bá di ẹ̀ṣẹ̀ mú tí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá jẹ́ kí Jésù kí ó gbá ọkàn rẹ là, Ọlọ́run rí ọ. Ìdájọ́ sì ń bọ̀. Sàásálà fún ẹ̀mí rẹ. Kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀, nítorí ìgbẹ̀san ń bọ̀ sí orí gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní orílẹ̀-èdè ayé. Má ṣe bojú wẹ̀yìn, kúrò ní Sodomu àti Gomorra, kúrò ní ẹgbẹ́ àwọn ọ̀mùtí àti ẹgbẹ́ àwọn ẹlẹ́gàn. Sàásálà fún ẹ̀mí rẹ. Ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn hàn gbangba, a sì máa lọ ṣáájú sí ìdájọ́. Ṣùgbọ́n ti àwọn ẹlòmíràn, àwọn tí wọ́n fi ẹ̀ṣẹ̀ wọn pamọ́, a máa tẹ̀lé wọn. Ṣé ẹ̀ṣẹ̀ tìrẹ ń tẹ̀lé ọ, àbí o ti jẹ́ kí Jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ? Sàásálà fún ẹ̀mí rẹ. Nítorí ìdájọ́ ń bọ̀ lórí gbogbo aláìgbọràn, lórí gbogbo ẹlẹ́ṣẹ̀, lórí gbogbo àwọn agbọ́mágbà. Sàásálà fún ẹ̀mí rẹ. Òní ni ọjọ́ ìgbàlà. Bí o bá gbàgbọ́, yóò gba ọkàn rẹ là, yóò tún ìgbésí ayé rẹ ṣe. Nítorí a ti dá Jésù lẹ́jọ́ fún ọ, ó ti ru ẹ̀ṣẹ̀ rẹ àti àìṣedédé rẹ. Bí o bá jẹ́ fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, tí o sì jẹ́ kí Jésù kí ó kó wọn lọ, wọn kò ní jẹ́ tìrẹ mọ́. Sàásálà fún ẹ̀mí rẹ. Kí o lè bọ́ lọ́jọ́ ìdájọ́, kí iyẹ̀ ẹni pẹ̀kun kí o lè jẹ́ tìrẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, Bàbá wa, a dúpẹ́ fún ìkìlọ̀ ìfẹ́. ti o fi han fun wa nitori pe o fi wa sinu okunkun bi awon ti o wa ninu aye adupe lowo re fun ife re eyi ti o fi so fun wa ni igba gbogbo wi pe idajo nbo awon ti o wa ninu aye won ja para nitori pe oye oye won ko si la si won loju wi pe won o ni lo aye raye ninu aye yi ko ye won wi pe igba yo dopin akoko kan bo ni igba ti a o gbe won kuro ninu ile ti won gbe ni sisi yi ti a wale ti a o kan igi ti a o gbe won ju sinu re ti yo ku awon nikan soso pelu ise owo won pelu ese won pelu idajo olorun akoko kan bo nigba ti owo ti o le ti ji nigba ti owo yi ki o le gba sile akoko kan bo nigba ti aso ti awon o le ti won ti ji ti yo ti ki o le wulo fun won akoko nbo nigba ti o nko hun ti enikeni ti o ni ninu aye ti ki o wulo ti o kiki gbajumo ohun ini ti ki o le je nkankan baba adupe lowo re wi pe awa ni o se ni ele ti omo ti o nkilo fun wa ti o nje ki o ye wa wi pe ina yo ma jo ni ojo na ti o si nje ki o di mo fun wa wi pe awon ti won ku sinu ese ese kekere ni tabi ese nla ese ti ile isin ni tabi ese ti igboro ese ti idile tabi ese ti orile ede ese ti abinibi tabi ese ti ako lowo elomiran pe ojo kan nbo ti idajo olorun ti o bale gbogbo awon eniyan ti o ku sinu ese won sugbon o n ki wa ni ilo wi pe ki a fi awon ese won yi ki a fi won ranse si idajo nje a be o wi pe gbogbo awon eniyan won yi ti won duro niwaju re ti won wo Jesu ti won gbagbo wipe a ti fi Jesu rubo fun won a ti da Jesu lejo nitori ti won a si ti be ese won wo lara Jesu Kristi awon ti won fi igbagbo yi ro mo awon ti won wo odo agutan eni ti apa lati ko ese won lo nje abe o iwo alaanu iwo ti o fe wa iwo ti o fi Jesu ranse ki a ba le gba wala mo be o wi pe nitori anu re nitori etutu Jesu Kristi nitori eje Jesu Kristi nitori ileri re ti ki ye dari ji gbogbo awon ti o je wo ese oni oruko Jesu asibe o wi pe awon ese ti o ti di iwa ti o ti di ise awon ti o ti je ara awon ti o ti dapo mo omi eje ati ara wa awon ti ko se fi sile awon ti o je pe bi a ti n sa fun won be ni won tele wa baba omo ati emi agbara re ti wo ese kuro agbara re ti je ese kuro agbara re ti mu ife ese kuro ninu okan bawo mu o kuro ni oruko Jesu gbogbo ife ese le won kuro lodo wa gbogbo ayo ti o yo ninu ese ti o yo ninu ibaje le won kuro ninu okan won ni oruko Jesu awon ti won si nbe o ti won wo oju re fun idalare fun igbala ati fun idariji sanu fun won adupe lowo re fi eje Jesu we gbogbo awon ti won wo oju re. kí o sì sọ wá di olódodo. Kí ìgbàlà rẹ kí o jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wá. Kí o sì kọrúkọ àwọn tí a dáríjì sínú ìwé èyè rẹ. Adúpẹ́ pé o ti gbọ́ o. À ń bẹ̀ ọ́ wípé bí a ti ń jáde lọ, ǹjẹ́ ẹ̀mí àti ọkàn àti ìfẹ́ tí ó tún lọ sínú ẹ̀ṣẹ̀ bá wa lé wọn jáde. Nínú ilé, níbi ọjà, lóde, níbi iṣẹ́, níbi kíbi tí a ń lọ, tàbí nínú ọkọ̀, yẹ kí a lè jẹ olódodo. Ǹjẹ́ bí a ti rí àwọn ènìyàn ní àrọ́wọ́tó wa tàbí ní àdúgbò wa tí wọ́n ń ṣẹ̀fẹ̀, tàbí tí wọ́n jáfara, tàbí tí wọ́n tilẹ̀ ń fi wá ṣe yẹ̀yẹ́ wípé pé tiwa ni ti kọjá, o ti di àṣerége. À ń bẹ̀ ọ́ wípé kí a gara kí o má ṣe dá wa. Kí a má sì rí ohunkóhun láyé tàbí ní ìsàlẹ̀ ilẹ̀ tàbí ní ẹ̀wọ̀ sọ́mọ̀, ohunkóhun láti ibikíbi tí ó lè jẹ́ kí a bojú wẹ̀yìn. Jẹ́ kí a jẹ́ ẹni tí ó dúró ṣinṣin ní ọjọ́ tí Jésù yóò farahàn láìwọ̀ sọ́mọ̀ láti gba àwọn àyànfẹ́ sókè. Kà wá kún àwọn àyànfẹ́ kí a lè bá ọ jọba, kí a lè máa bá ọ gbé. Adúpẹ́ pé o ti gbọ́ tiwa. Ǹjẹ́ bí a sì ti ń jáde lọ, tí a ń sọ fún àwọn ẹlòmíràn, tí a ń sọ fún wọn wípé ìdájọ́ ń bọ̀, bàbá à ń bẹ̀ ọ́, ó mọ àwọn aládùúgbò wa, àwọn tí wọ́n ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, tí wọ́n ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi, àwọn tí wọ́n ń ṣògo nínú ìbàjẹ́, ó mọ wọn. Àwọn ará ilé wa, àwọn ọmọ wa, àwọn aya wa, tàbí àwọn ọkọ wa, àwọn tí oníwàásù dàbí ẹlẹ̀tàn lójú wọn, bàbá nítorí àánú rẹ rọ̀ wọ́n lọ́kàn. Bí a ti ń sọ fún ọ, jẹ́ kí wọn kí ó tẹ̀lé wa. Jẹ́ kí ọ̀rọ̀ ìgbàlà tí a ń gbọ́ tí ó ń ṣe wálé àǹfààní yìí, jẹ́ kí ó jẹ́ tiwọn pẹ̀lú. Adúpẹ́ pé o ti gbọ́ tiwa. Máa bá wa lọ, máa ṣàánú fún wa, máa dáàbò bò wá. Jẹ́ kí gbogbo wàhálà tí a dì wá bí lónìí, jẹ́ kí a já wọn sílẹ̀. Wo aláìsànsàn, jẹ́ kí àánú rẹ̀ kí ó wà pẹ̀lú wa. Bí a sì ti ń lọ, dáàbò bò wá títí dé ilé wa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ìsẹ̀lẹ̀ kejì ti Paul Apostle sí Timotheo, orí ìkejì. Nítorí náà, ìwọ ọmọ mi, jẹ́ alágbára nínú oore ọ̀fẹ́ tí ń bẹ nínú Kristi Jésù, àti ohun ọ̀nì tí ìwọ ti gbọ́ lọ́dọ̀ mi láti ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́rìí. Àwọn náà ni kí ìwọ fi lé àwọn olóòótọ́ ènìyàn lọ́wọ́, àwọn tí yóò lè máa kọ́ àwọn ẹlòmíràn pẹ̀lú. Ṣe alábàápín pẹ̀lú mi nínú ìpọ́njú bí ọmọ ogun rere Jésù Kristì. Kò sí ẹni tí ń jagun tí fi ohun ayé yìí dé ara rẹ̀ lọ́wọ́, kí ó lè mú inú ẹni tí ó yàn án ní ọmọ ogun dùn. Bí ẹnikẹ́ni bá sì ń jà, a kì í dé ní adé, bí kò ṣe pé ó bá jà ní àìṣe èrú. Àgbẹ̀ tí ó ń ṣe làálàá ni ó ní láti kọ́ mú nínú èso wọn ni. Gba ohun tí èmi ń sọ̀rọ̀, nítorí Olúwa yóò fún ọ ní òye nínú ohun gbogbo. Rántí Jésù Kristì tí ó jíǹde kúrò nínú òkú láti inú irú ọmọ Dáfídì gẹ́gẹ́ bí ìrere mi, nínú èyí tí èmi ń rí ìpọ́njú títí dé inú ìdèbí arúfin, ṣùgbọ́n a kò dé ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí náà, mo ń farada ohun gbogbo nítorí ti àwọn àyànfẹ́, kí àwọn náà pẹ̀lú lè ní ìgbàlà tí ń bẹ nínú Kristì Jésù pẹ̀lú ògo àìnípẹ̀kun. Òtítọ́ ni ọ̀rọ̀ náà, nítorí pé bí àwa bá bá a kú, àwa ó sì bá a yè. Bí àwa bá farada, àwa ó sì bá a jọba. Bí àwa bá sẹ, òun náà yóò sì sẹ wa. Bí àwa kò bá gbàgbọ́, òun dúró ní olóòótọ́, nítorí òun kò lè sẹ ara rẹ̀. Nǹkan wọ̀nyí ni kí o máa rán wọn létí. Máa kìlọ̀ fún wọn níwájú Olúwa pé kí o má ṣe jìjà ọ̀rọ̀ tí kò lérè fún ìparun àwọn tí ń gbọ́. Ṣàpọn láti fi ara rẹ hàn níwájú Ọlọ́run ní ẹni tí ó yege, àṣìṣẹ́ tí kò ní láti tijú, tí ó ń pín ọ̀rọ̀ òtítọ́ bí ó ti yẹ. Ṣùgbọ́n yà kúrò nínú ọ̀rọ̀ asán, nítorí tí wọn ó máa lọ síwájú nínú àìwà bí Ọlọ́run. Ọ̀rọ̀ wọn yóò sì máa jẹ bí egbò kíkẹ̀ nínú àwọn ẹni tí Himeneu àti Filetu wà, àwọn ẹni tí ó ti ṣìnà ní ti òtítọ́, tí ń wí pé àjíǹde ti kọjá ná, tí wọ́n sì ń bi ìgbàgbọ́ àwọn mìíràn ṣubú. Ṣùgbọ́n ìpìlẹ̀ Ọlọ́run tí ó dájú dúró ṣinṣin, ó ní èdìdí yìí wípé Olúwa mọ àwọn tí í ṣe tirẹ̀, àti pẹ̀lú kí olúkúlùkù ẹni tí ń pe orúkọ Olúwa kí ó kúrò nínú àìṣòdodo. Ṣùgbọ́n nínú ilé ńlá, kìí ṣe kìkì ohun èlò wúrà àti ti fàdákà nìkan ní ń bẹ níbẹ̀, ṣùgbọ́n ti igi àti ti amọ̀ pẹ̀lú, ati omiran si ola ati omiran si ailola bi enikeni ba we ara re mo kuro ninu won yi ohun je ohun elo si ola ti aya si oto ti o si ye fun ilo baale ti a si ti pese sile si ise rere gbogbo ma sa fun ife ku fe ewe si ma lepa ododo igbagbo ife alaafia pelu awon ti nkepe oluwa lati inu okan funfun wa sugbon ibere were ati alaini eko ninu ni ki o ko bi o ti mo pe won a ma da ija sile iranse oluwa ko si gbodo ja bi ko se ki o je eni pele si eniyan gbogbo eni ti o le ko ni oni suru eni ti yo ma ko awon asodi pelu iwa tutu boye olorun le fun won ni ironu pe wada si imo otito won si le soji kuro ninu idekun isu awon ti a ti di ni igbekun lati owo re wa si ife re Epistle keji ti Paul Apostle si Timotheo ori iketa sugbon eyi ni ki o mo pe ni ikeyin ojo igbewu yo de nitori awon eniyan yo je olufe ti ara won olufe owo afunu agberaga asoro buburu asagboran si obi alailope alaimo alainife alaile darijini abanije alaile kora won ni janu ororo alainife ohun rere oni kupani alagidi olokan giga olufe faji ju olufe olorun lo awon ti won ni afarawe iwa bi olorun sugbon ti won se agbara re yera kuro lodo awon wonyi pelu nitori ninu iru eyi ni awon ti nra ko wo inu ile ti won si n di awon obirin alailogbon ti a ti di ese ro ni igbekun ti a si n fi oniruru ife ku fe fakire won fi igba gbogbo keko won ko si le bi oju imo otito nje gege bi janesi ati jambere ti ko oju ija si mose be ni awon wonyi ko oju ija si otito awon eniyan ti inu won dibaje awon eni itanu ni ti oran igbagbo sugbon won ki yo lo siwaju ju be lo nitori were won yo farahan fun gbogbo eniyan gege bi ti won ti yori si sugbon iwo ti mo eko mi igbesi aye mi ipinu igbagbo ipamora ife ni suuru inu ni bi ni iya awon ti o de ba mi ni antioku ni ikonioni ati ni listra awon inu ni bi ni ti mo farada oluwa si gba mi kuro ninu gbogbo won nitooto gbogbo awon ti o fe ma gbe igbe iwa bi olorun ninu kristi jesu yo farada inu ni bi ni sugbon awon eniyan buburu ati awon eletan yo ma gbele siwaju si won ma tanije a o si ma tan won je sugbon iwo duro ninu nkan won ni ti iwo ti ko ti a si ti je ki oju re da sasa si ki iwo ki o si mo odo eni ti iwo gbe ko won ati pe lati igba omode ni iwo ti mo iwe mimo ti o le so di ologbon si igbala nipase igbagbo ninu kristi jesu gbogbo iwe mimo ti o ni imisi olorun ni o si ni ere fun eko fun ibaniwi fun itoni fun ikoni ti o wa ninu ododo ki eniyan olorun ki o le pe ti a ti mura sile patapata fun ise rere gbogbo.
1: DCLM Radio, the spiritual warfare is our concern.
2: Epistle keji ti Paul Apostle si Timotheo ori ikerin nitori na mo pase fun o niwaju Olorun ati Kristi Jesu eni ti yo se idajo alaye ati oku ati nitori ifarahan re ati ijoba re wasu oro na se aisimi ni akoko ti o wo ati akoko ti ko wo bani wi se itoni bani niyanju pelu ipamora ati eko gbogbo nitori pe igba yo de ti won ki yo le gba eko ti o ye koro sugbon bi won ti je eni ti etirin won lo ko olukojo fun ara won ninu ife ku fi ara won won si yi eti won pada kuro ninu otito won si yi pada si itan asan sugbon ma se pele ninu ohun gbogbo ma farada iponju se ise evangelisti se ise iranse re lase pe nitori a n fi mi rubo ni isisin yi ati lo mi si sunmo etile emi ti ja ija rere emi ti pari ere eje mi emi ti pa igbagbo mo lati isisin yi lo a fi ade ododo lile fun mi ti oluwa onidaje ododo yoo fi fun mi ni ojo naa kii si se kiki emi nikan sugbon pelu fun gbogbo awon ti o ti fe ifarahan re saipa re lati tete to mi wa nitori dema ti ko mi sile nitori o n fe aye isisin yi o si lo si Thessalonica Priscene si Galatia Titus si Dalmatia Luke nikan yo wa pelu mi mu Mark wa pelu re nitori o wulo fun mi fun ise iranse mo ranti kiko ni ise lo si Efesu aso otutu ti mo fi sile ni Troa lodo Kapu nigba ti iwo ba n bo mo wa ati iwe won ni pelu pelu iwe awo won ni Alexanderu alagbede baba se mi ni ibi pupo oluwa yo san fun gege bi ise re lodo eni ti ki iwo ki o ma sora pelu nitori ti o koju ija si iwasu wa pupo ni atete ko je ejo mi ko si eni ti o ba mi gba ejo ro sugbon gbogbo eniyan ni o ko mi sile adura mi ni ki a ma se ka si won le orun sugbon oluwa gba ejo mi ro o si fun mi lagbara pe nipase mi ki a le wasu na ni awajale ati pe ki gbogbo awon keferi ki o le gbo a si gba mi kuro ni enu kinihun ni oluwa yo yo mi kuro ninu ise buburu gbogbo yo si gbe mi de inu ijoba re orun eni ti ogo wa fun lai ati lai lai ami ki priskila ati akuila ati ile onisiforu eras tu wa ni korinti sugbon mo fi trofimu sile ni miletu ninu aisan saipa re lati tete wa saju igba otutu eobulo kio ati pudeni ati linu ati claudia ati gbogbo awon arakunrin ki oluwa ki o wa pelu emi re ki ori ofe ki o wa pelu yin ami eyi ni opin epistle ekeji ti paul apostle si timotheo Epistle ti Paul apostle si Titu ori ikini Paul iranse Olorun ati apostle Jesu Kristi gege bi igbagbo awon ayanfe Olorun ati imo otito tin be gege bi iwa bi Olorun ni ireti iya ni pekun ti Olorun eni ti ko le seke ti se ileri saju ipile se aye sugbon ni akoko ti re o fi oro re han ninu iwasu ti a fi le mi lowo gege bi ase Olorun olugbala wa si Titu omo mi ni toto nipa igbagbo ti se ti gbogbo eniyan ore ofe anu ati alafia lati odo Olorun baba wa ati Kristi Jesu olugbala wa nitori idi eyi ni mo se fi o sile ni Crete ki wo ki o le se eto nti oku ki o si yan awon alagba ni olukuluku ilu bi mo ti pase fun o bi enikan ba se alailegan oko aya kan ti o ni omo ti o gbagbo ti a ko fi sun fun wobia ti won ko si je alagide nitori o ye ki bishop je alailegan bi iriju Olorun ki o ma je ase tinu eni oninu fufu omo ti aluni oloju kokoro bi ko se olufe alejo sise olufe awon eniyan rere alaire koja olooto eni mimo eni won tun won si ti o n di oro otito mu sinsin eyi ti se gege bi eko ki o ki o le ma gba ni niyanju ninu eko ti o ye koro ki o si le ma da awon asoro dilebi nitori pe opolopo awon alagidi awon asoro asan ati awon eletan nibe papa awon ti ikola awon eni ti a ko le sai pa ni enu mo nitori ti won da odidi agbo ileru ti won ko ni ohun ti ko ye nitori ere aito okan ninu won ani wole awon ti kara won wipe eke ni awon ara crete nigba gbogbo eran ko buburu ole alajeki otito ni eri yi nitori na ba won wikidigidi ki won ki o le ye koro ni igbagbo ki won ma se fiye si itan lasan ti awon ju ati ofin awon eniyan ti won yi pada kuro ninu otito ohun gbogbo ni o mo fun awon eni ti o mo sugbon fun awon ti a so di elegbin ati awon alaigbagbo ko si ohun ti o mo sugbon ati inu ati eri okan won ni a so di egbin won jewo pe won mo olorun sugbon nipa ise won se won je eni irira ati alaigboran ati ni ti ise rere gbogbo alaini lari
1: This CLM Radio. Your spiritual welfare is our concern.
2: Epistle ti Paul apostle si Titu ori ikeji sugbon iwo ma so on ti o ye si eko ti o ye koro ki awon agba okunrin je eni won tun won si eni owo alaire koja eni ti o ye koro ni igbagbo ni ife ni suru be gege ni ki awon agba obirin je eni owo ni iwa ki won ma je asoro eni leyin tabi omuti bi ko se oluko ni ohun rere ki won ki o le to awon odomobirin lati feran awon oko won lati feran awon omo won lati je alaire koja mimo osise nile eni rere awon tin teriba fun awon oko won ki oro olorun ki o ma se di isoro odi si be gege ni ki o gba awon odomokunrin niyanju lati je alaire koja ninu ohun gbogbo ma fi ara re han ni apere ise rere ninu eko ma fi aise baje han iwa agba oro ti o ye koro ti a ko le dalebi ki oju ki o ti eni tin sodi ni aini ohun buburu kan lati wi si wa gba awon omo odo niyanju lati ma teriba fun awon oluwa won ki won ki o ma se ohun ti o wu won ninu ohun gbogbo ki won ki o ma gbo won lohun ki won ki o ma se ireje sugbon ki won ki o ma fi iwa otito rere gbogbo han ki won ki o le ma se eko olorun olugbala wa ni oso ninu ohun gbogbo nitori ore ofe olorun ti mu igbala fun gbogbo eniyan wa ti farahan o n ko wa pe ki a se aiwa bi olorun ati ife kufi aye ki a si ma wa le aire koja ni ododo ati ni iwa bi olorun ni aye isisiyi ki a ma wo ona fun ireti ti o ni ibukun ati ifarahan ogo olorun wa ti o tobi ati ti olugbala wa Jesu Kristi eni ti o fi ara re fun wa ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo ki o si le we awon eniyan kan mo fun ara re fun ni ohun ti kara re awon onitara ise rere ohun kan wonyi ni ki iwo ki o ma so ki o si ma gba ni niyanju ki o si ma fi ase gbogbo ba ni wi ma se je ki enikeni ki o gan o.
3: Bi a ba ri eni ti o ni ibeere ninu eko ti a sese ko tan ki a fi han nipa gbegbe owo wa soke. Arabirin ti o wa ni gbongan nla.
4: Ẹjọ́ sá níbi tí a kà nínú ìwé Róòmù orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá. Ó sọ fún wa wípé ní ti iṣẹ́ ṣíṣe ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn. Ẹjọ́ sá ibi ẹ máa ní ìgbóná ọkàn yẹn ni mo fẹ́ béèrè ìbéèrè fún. Pé báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn? Ṣé nípa ti ara ni àti nípa tẹ̀mí? Àti báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn?
3: Ṣé onígbàgbọ́ ni ẹ̀yin fúnra yín?
4: Bẹ́ẹ̀ni sà.
3: Irú ìgbóná ọkàn wo ni ó yẹ kí onígbàgbọ́ níṣẹ̀lẹ̀ sọ fún wa?
4: Ìgbóná ọkàn sí iṣẹ́ Ọlọ́run àti láti lè gbàdúrà fún iṣẹ́ kìrìsìtẹ́nì.
3: Ẹ ṣe púpọ̀. Róòmù orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá. Ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Ohun tí Pọ́ọ̀lù Apọ́stẹ́lì ń sọ fún wa ni wípé kí a ní ìtara. Kò sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn nípa ti ara. Ṣùgbọ́n ń sọ wípé bí a bá fẹ́ ṣe ohunkóhun fún Ọlọ́run, wípé ó yẹ kí a fi ìtara hàn pẹ̀lú ìfẹ́ Ọlọ́run, pẹ̀lú iná ẹ̀mí tí ó ń jó nínú ọkàn wa, láti lè ṣe ìfẹ́ Ọlọ́run àti láti lè ṣe iṣẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀nà tí ó là sílẹ̀ fún wa. Ṣé a gbọ́ nígbà tí olùkọ́ ń kọ́ wa wípé àwọn tí ó wà nínú ayé, bí wọ́n bá fẹ́ dá okòwò sílẹ̀ tàbí ọmọ ilé ẹ̀kọ́ ń lọ sí ilé ẹ̀kọ́, wọ́n máa ń jára mọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe. Wọn kì í ṣe ọ̀lẹ rárá. Wọ́n máa ń fi gbogbo ohun tó nílò sí i, yálà nípa ti àkókò, yálà nípa ti owó, yálà nípa jíjá àwọn nǹkan mìíràn sílẹ̀ ní ìgbésí ayé wọn tí ó lè dí wọn lọ́wọ́ iṣẹ́ tí ó yẹ kí wọn kí ó ṣe. Èyí ni Pọ́ọ̀lù Apọ́stẹ́lì ló ń sọ fún wa wípé àwa pàápàá bí a bá fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run tàbí a fẹ́ ṣe ohun kan tí Ọlọ́run ti là sílẹ̀ fún wa, wípé irú ohun bẹ́ẹ̀ ó yẹ kí a ṣe é ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó dára. Èyí ni ó ń sọ wípé nípa iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ṣe ọ̀lẹ, ẹ máa ní ìtara tàbí ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Láti ìbẹ̀rẹ̀ ìgbésí ayé onígbàgbọ́, bí a bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́, ó yẹ kí a jí gìrì, kí a ṣe ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe. Ṣé a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó wà? Bí a bá sọ̀rọ̀ ìgbàlà fún wọn, wọ́n máa sọ fún wa wípé wọ́n á gbé ọ̀rọ̀ náà yẹ̀wò, yóò sì gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ oṣù tàbí ọdún kí wọn kí ó tó lè tẹ̀lé Jésù. Ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí a rí nínú Bíbélì lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù ti pe àwọn Pétérù, Jọ́hánù, Jákọ́bù àti àwọn Ándérù, Bíbélì sọ fún wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n tẹ̀lé Jésù Kristì. Bí a bá sì wo ìpè Matthew, lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù pe Matthew, lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó tẹ̀lé Jésù Kristì. Àti ẹ̀rí ọ̀gbẹ́ni Saulu ará Tarsu nígbà tí Olúwa pàdé rẹ̀ ní ojú ọ̀nà tí ó lọ sí ilẹ̀ Damascus, tí ó ń sọ fún wípé ohun ìṣòro ni fún Pọ́ọ̀lù tàbí fún Saulu láti tàpá sí ẹ̀gún, tí ó sọ wípé ìwọ ta ni Olúwa. Tí Olúwa sì fi ara rẹ̀ han Saulu lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú ìtara, pẹ̀lú ìgbóná ọkàn, ni a rí wípé Pọ́ọ̀lù ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀. Bí a bá sì wo Ìṣe àwọn Apọ́stẹ́lì pẹ̀lú ní orí kejì, Ìṣe àwọn Apọ́stẹ́lì ní orí kejì láti ẹsẹ̀ ìkẹtàdínlógójì. Nígbà tí wọ́n sì gbọ́, ọkàn wọn gbọgbẹ́, wọ́n sì sọ fún Pétérù àti àwọn Apọ́stẹ́lì yòókù pé, ará, kí ni kí àwa kí ó ṣe? Pétérù sì wé fún wọn pé, ẹ ronú pìwàdà, kí a sì bàtísì olúkúlùkù yín lé orúkọ Jésù Kristì fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín. Ẹ̀yin yóò sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ ẹsẹ̀ ogójì àti ọ̀rọ̀ púpọ̀ mìíràn ni ó fi ń jẹ́rìí, tí ó sì ń fi gbà wọ́n ní ìyànjú wípé ẹ gba ara yín là lọ́wọ́ ìran àrékérekè yìí. Nítorí náà, àwọn tí ó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ abatisí wọn ní ọjọ́ náà, a sì ka ìwọ̀n 1,100 kún wọn. a rí àwọn ènìyàn wọ̀nyí ó pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n fi ìtara tàbí ìgbóná ọkàn gba ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sì ronú pọ̀wàdà tí wọ́n sì jọ̀wọ́ ayé wọn fún jésù kristi èyí ni àpẹẹrẹ tí a fi lélẹ̀ fún wa wípé àwa pàápàá lẹ́sẹ̀kẹsẹ̀ tí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run a kò gbọ́dọ̀ fi àkókò ìgbàlà tàbí ìdáríjì wa dọ́la kí a máa sọ wípé bí ó bá di ọjọ́ mìíràn bí àkókò bá wà fún wa a ó gbàdúrà a ó ronú pọ̀wàdà a ó wa ojú ọlọ́run bẹ́ẹ̀ náà ni bí a ti ń gbọ́ nípa àtúnṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ́ ojúṣe tí a ní ṣe yálà sí ọlọ́run yálà sí ara wa yálà sí àwọn aládùúgbò wa tàbí sí àwọn tí ó jẹ́ ọmọ ìjọ àwọn tí ó jẹ́ ènìyàn ọlọ́run bíi tiwa ó ṣeéṣe a ní àtúnṣe láti ṣe tí ẹ̀mí ọlọ́run tí ó ń tọ́ka sí fún wa tí ó sì ń kàn nípa fún wa wípé ó yẹ kí a gbé ìgbésẹ̀ yìí tàbí kí a gbé ìgbésẹ̀ ẹni bí ẹni tí ó mọ ọlọ́run a rí àwọn ẹlòmíràn wípé wọ́n máa fi àkókò falẹ̀ a máa sọ wípé ẹ̀mí ń fẹ́ ṣùgbọ́n ó ṣe àlera fún ara wípé nígbà tí mo bá gòkè àgbà àwọn onígbàgbọ́ ju bẹ́ẹ̀ lọ bóyá tí n bá ní ìrírí tàbí ìrírí mìíràn ó ṣeéṣe fún mi tàbí yóò ṣeéṣe fún mi láti gbọ́ràn sí ọlọ́run lẹ́nu ṣùgbọ́n ohun tí a ń sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó ń sọ fún wa wípé àtúnṣe wà ní ọ̀nà wa láti ṣe ní irú ìgbà bẹ́ẹ̀ ni a láti fi ìtara tàbí ìgbóná ọkàn sí olúwa kí a sì sọ fún ọlọ́run wípé gẹ́gẹ́ bí ó bá ti fún wa ní oore ọ̀fẹ́ a ó gbọ́ràn sí i lẹ́nu tàbí ó ń sọ fún wa nípa ìsọ̀rí mímọ́ a ti mọ̀ wípé bí ènìyàn bá ní ìgbàlà ó ní ìdáríjì ẹ̀ṣẹ̀ ó ní àlàáfíà ọlọ́run ní ọkàn rẹ̀ a kọ orúkọ rẹ̀ sí ìwé ìyè lọ́run èyí kò mọ nípa wípé a ti ní ìgbàlà nísinsìnyí nítorí bẹ́ẹ̀ kò sí òmíràn tá a ní láti ṣe ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa wípé a ní láti tẹ̀síwájú wípé ìrírí onígbàgbọ́ mìíràn wà tí a ń pè ní ìsọdimímọ́ yìí ni yóò mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa ni yóò mú kúrò ni yóò fà á tu pátápátá tí àìlera tí ó wà nínú ọkàn wa tí kò jẹ́ kí a lè máa sáré sí nǹkan tí í ṣe ti ọlọ́run tàbí kí a lè gbé ìgbésí ayé ìwà mímọ́ láti inú ẹ̀mí wa wá nígbà tí a bá ní ìsọdimímọ́ gbogbo nǹkan wọ̀nyí ni ọlọ́run yóò mú kúrò lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ wípé nǹkan kan kù fún wa gẹ́gẹ́ bí ìrírí onígbàgbọ́ àwọn ẹlòmíràn wọn máa fi dọ́la wọn máa sọ wípé bóyá ní ọjọ́ mìíràn bóyá ní ọdún tí ó ń bọ̀ ṣùgbọ́n bí a bá ní ìgbóná ọkàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó yẹ kí a lè lọ bá ọlọ́run wípé ohun gbogbo tí ó jẹ́ gbòǹgbò ìkorò tàbí gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn wa kí ọlọ́run kí ó bá wa fà á tu a rí àwọn ẹlòmíràn tí wọ́n ti ní ìsọdimímọ́ fún ọdún púpọ̀ ṣùgbọ́n ìtara láti wá ojú ọlọ́run láti wá lẹ̀jìn tó bẹ́ẹ̀ gẹ́ tí a fi ohun gbogbo rúbọ èyí jẹ́ pé tí a fi ohun gbogbo lélẹ̀ ní ẹsẹ̀ àgbélébu jésù wípé ohunkóhun tí o bá fẹ́ kí a ṣe ọ̀nà tí o bá fẹ́ kí a rìn ìgbésí ayé tí o bá fẹ́ kí a gbé a fẹ́ gbé e a rí àwọn ẹlòmíràn tó jẹ́ pé kò sí ìgbóná ọkàn kò sí ìtara wọ́n á wà ní ọdún púpọ̀ láì ní agbára ẹ̀mí mímọ́ ọlọ́run láti lè ṣe iṣẹ́ tí ó wà ní iwájú wọn láti ṣe ẹ̀kọ́ tí a ń kọ́ ni wípé ohunkóhun tí ọlọ́run bá ń sọ fún wa ó ń sọ fún wa nípa ìgbàlà ni ó ń sọ fún wa nípa ìsọdimímọ́ ni ó ń sọ fún wa nípa agbára ẹ̀mí mímọ́ tí yóò kún wa nígbà tí a bá baptisí wa pẹ̀lú ẹ̀mí mímọ́ ohunkóhun tí ọlọ́run ń béèrè lọ́wọ́ wa ọlọ́run pa láṣẹ fún wa wípé kí a ní ìtara kí a ní ìgbóná ọkàn tàbí ó ṣeéṣe ní bí a ti ń jèrè ọkàn àwọn ẹlòmíràn wà wípé wọ́n ti di onígbàgbọ́ ọdún kan ọdún méjì ọdún mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ wọn kò lè tọ́ka sí ẹnikẹ́ni tí wọ́n jèrè fún kristi ó dàbí ẹni pé ìṣupa wọn lẹ́nu dé ó dàbí ẹni wípé ọkàn wọn tutù púpọ̀ sí àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní agbègbè wọn ó dàbí ẹni wípé àwọn ẹlòmíràn tí wọ́n tilẹ̀ wà ní agbègbè wọn gẹ́gẹ́ bí àwọn tí ó ń bá wọn gbé gẹ́gẹ́ bí àwọn abániṣiṣẹ́ tàbí àwọn agbanisíṣẹ́ tàbí àwọn tó ń ṣiṣẹ́ ní abẹ́ wọn wọn kò tilẹ̀ mọ̀ nípa ìgbàlà tí wọ́n sọ pé wọ́n ní ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí ó wà nínú bíbélì lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn tí a kà nípa rẹ̀ nínú bíbélì tí wọ́n ti gba jésù kristi gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá ní fi ayé wọn fún jésù ẹ jẹ́ kí a wo jọ̀hánù ìwé ìhìn rere ti jọ̀hánù orí kìíní láti ẹsẹ̀ ogójì ọkan ninu awon meji ti o gbo oro Johanu ti o si to Jesu leyin ni Andrew arakunrin Simoni Petero ohun tete ko ri Simoni arakunrin ohun ti kara re o si wi fun pe awa ti ri Messiah itumo eyi ti je Christi o si mu wa sodo Jesu Jesu si wo o wi pe iwo ni Simoni omo Jona Kefa li a o si ma pe o itumo eyi ti je Peteru wo iru igbona okan ti Olorun bere lowo re ti Olorun bere lowo mi wi pe bi a ba ti mo Jesu a ko gbodo fi igbala awon elomiran di ojo miran ke a so wi pe boya nigbati mo ba mo oro Olorun ju be lo nigbati mo ba le gbadura ju be lo nigbati mo ba ri awon iriri onigbagbo ju be lo yo sese fun mi lati lo so fun awon elomiran sugbon lesekese ti Andrew ti o ba Jesu pade ti iyi Olorun alaafia Olorun ti o wo inu okan re be ni pelu igbona okan ni o lo so fun Simoni Petero we pe awa ti ri Messiah ati ri Christi o si mu wa si odo Jesu ni ori kerin Johanu yi kan na ni ati ri obirin ti o ba Jesu pade ni ibi kanga Jacobo lese kese ti obirin yi ti o ti gba Jesu gbo ti o si mo we pe eyi ni Christi na ohun ti bibeli so fun ani we pe lese kese ni obirin yi lo ni o so fun awon ara ilu eje ki a wo Johanu ori kerin lati ese ikejidinlogbon nigba kan na ni obirin na fi ladogbo re sile o si mu ona re pon lo si ilu o si we fun awon eniyan pe e wa wo okunrin na eni ti o so ohun gbogbo ti mo ti se ri fun mi eyi ha le je Christi na nigba na ni won ti ilu jade won si to wa eyi ni a so fun wa we pe ki a ni igbona okan bi o ba je bi ohun kan ba wa loni ti Olorun ba ejo wi le lori oni wi pe o dabi eni wi pe opolopo ninu ijo ni ko gbona ko tutu ko si itara ko si igbona okan lati je iranwo ninu ise Olorun yala gege bi adena yala gege bi awon egbe akorin yala gege bi awon afadura jagun yala gege bi awon ti o nda ori dari idapo ju ile ti won ko awon elomiran ni eko oro Olorun yala gege bi ajere okan yala gege bi eni ti o ka bibeli fun awon elomiran ti ko le ka bibeli tabi gege bi eni ti o gbadura tabi nibi kibi ti a ti le sese fun Olorun tabi o sese a n so fun a loni we pe ijo ni ede Yoruba esin wa ni ede Yoruba yo bere o sese elomiran ko ni itara tabi igbona okan lati so fun awon elomiran bi ohunkohun ba wa ti Jesu to je oko lori ijo olori lori ijo ti o n ba ijo wi si loni oni we pe opolopo ni o ja joko takawo gbera ti won ko mo we pe won ni ojuse lati se gege bi ise esin si Olorun si idile wa si awon eniyan ti o wa ninu aye ati si awon eniyan ti o wa ninu ijo eyi ni Jesu fi n so ni ori keta ifihan eje ki a wo iwe ifihan lati ori iketa ifihan ori keta lati ese ikeedogun emi mo ise re pe iwo ko gbona be ni iwo ko tutu emi ba fe pe ki iwo koko tutu tabi ki iwo koko gbona nje nitori ti iwo se ilowowo ti o ko si gbona be ni o ko tutu emi o po jade kuro li enu mi eyi ni idajo ti Jesu papa fi lele fun awon ko gbona ko tutu awon akaogbera awon ti o wa lai rise fun Olorun awon ti ko ni itara awon ti ko ni igbona okan awon ti ko mo we pe lakoko ti a n gbo oro Olorun lakoko ti ina emi n jo ninu ijo tabi ni okan wa tabi ni ayika wa ni iru akoko bee ni o ye fun olukuluko wa lati fi itara tabi igbona han o n so fun a wi pe bi a ba wa gege bi oni lowowo tabi a wa bi eni ti ko gbona ti ko tutu o n so wi pe oun ko wa gege bi omo yóò pọ̀ wá jáde kúrò ní ẹnu rẹ̀, èyí jẹ́ pé yóò ya àwa àti òun, a kì yóò jẹ́ tirẹ̀ mọ́. Ṣùgbọ́n sọ fún wa wípé ẹ wo ẹsẹ̀ ìkọkàndínníogún, gbogbo àwọn tí èmi bá fẹ́ ni mò ń bá wí, tí mo sì ń nà, nítorí náà ní ìtara, nítorí náà ní ìtara. Ó ń sọ fún wa wípé bí a bá ti bá ara wa ní ipò tí kò gbóná, tí kò tutù, ní ipò tí ó ń ṣe ìlọ́wọ́ọ́wọ́, ó ń sọ fún wa wípé òun bá wa wí, òun sì ń fẹ́ kí a jí gìrì sí àwọn ojúṣe tí ó ń béèrè lọ́wọ́ wa. Ó ń fẹ́ kí a ní ìtara àti ìgbóná ọkàn. Ó sì ń sọ fún wa wípé kí a ronú pọ̀wàdà. Ẹ jẹ́ kí a tún padà sí Rómù orí kejìlá, Rómù orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá, ní ti iṣẹ́ ṣíṣe. Bí a bá ń sọ nípa iṣẹ́ ṣíṣe, apostoli ń ṣiṣẹ́ fún Ọlọ́run, evangelist ń ṣiṣẹ́ fún Ọlọ́run, àwọn tí a yàn gẹ́gẹ́ bí alóore, gẹ́gẹ́ bí wòlíì ní Májẹ̀mú titun, tí wọ́n sọ ọ̀nà ìgbàlà fún àwọn aráyé, wọ́n ṣiṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí a mọ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tàbí ẹni tí ń kọ́ni nínú ìjọ, wọ́n ń ṣe iṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí wọ́n sì ń bá wa tọ́jú ilé Ọlọ́run, tí wọ́n ń jẹ́ kí ilé Ọlọ́run kí ó wà ní ìmọ́tótó, wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí wọ́n ń kọrin, àwọn tí wọ́n ń ṣe àdènà, àwọn tí wọ́n ń tẹ ìwé ìhìnrere jáde, àwọn tí wọ́n ń pín ìwé ìpolongo ìhìnrere, èyí tí a máa ń pè ní track ní èdè òyìnbó, àwọn tí wọ́n ń pín ìwé ìpolongo ìhìnrere fún àwọn ènìyàn, wọ́n ń ṣe iṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí wọ́n ń fi mọ́tò sílẹ̀ láti máa kó èrò sínú rẹ̀, láti máa mú wá sínú ìjọ Ọlọ́run, wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Ó ń sọ fún wa wípé nígbà tí iṣẹ́ pọ̀ tó bẹ́ẹ̀ tí a lè ṣe nínú ọgbàjàrá Ọlọ́run, èé ṣe tí ìwọ fi ń káwọ́ gbéra. Ó ń sọ wípé ní ti iṣẹ́ ṣíṣe, a sáà rí àwọn ẹlòmíràn tí wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. A rí àwọn akọrin, a rí àwọn adènà, a rí àwọn oníwàásù, a rí ẹni tó ń kọ́ wa nísinsìnyí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. A rí àwọn ẹlòmíràn tí wọ́n mú nǹkan tàbí òmíràn ṣe nínú iṣẹ́ Ọlọ́run. Èé wá ti ṣe tí a fi jókòó láì rí nǹkan ṣe fún Ọlọ́run? Nípa iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ṣe ọ̀lẹ. Kí a má ṣe àwáwí wípé ọmọ ló dí mi lọ́wọ́, ọkọ ló dí mi lọ́wọ́, ìyàwó ni ò jẹ́ kí n ráyè ṣiṣẹ́ fún Ọlọ́run, tàbí iṣẹ́ tí mo ń ṣe ni ò jẹ́ kí n ṣe iṣẹ́ fún Ọlọ́run. Ẹ má ṣe ọ̀lẹ, ẹ ní ìgbóná ọkàn, kí ẹ sì máa sin Olúwa. Mo ń gbàdúrà wípé gbogbo àwa tí a wá lónìí, irú ìtara bẹ́ẹ̀, irú ìgbóná bẹ́ẹ̀, Ọlọ́run yóò fi fún wa. A ó sì rí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tí a ó fi àkókò àti ayé wa sílẹ̀, àti owó àti dúkìá àti àwọn ìní tí a ní tẹ́ ọ̀fẹ́ sílẹ̀ láti lè ṣiṣẹ́ fún Ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde láti gbàdúrà sí Ọlọ́run wípé ibi tí a ti ń ṣe ọ̀lẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ibi tí ìlọ́wọ́ọ́wọ́ ti wà ní ìgbésí ayé wa tẹ́lẹ̀, ibi tí ọ̀lẹ àbí ìmẹ́lẹ́ wà ní ìgbésí ayé wa tẹ́lẹ̀, pẹ̀lú iná ẹ̀mí mímọ́, Ọlọ́run yóò gba ọgbọ́n kúrò ní ìgbésí ayé wa. A ó sì fi ayé wa, àkókò wa, ohun gbogbo tí a ní, a ó fi sílẹ̀ láti ṣe iṣẹ́ fún Ọlọ́run. Pẹ̀lú ìtara, pẹ̀lú ìgbóná ọkàn, a ó ṣiṣẹ́ fún Ọlọ́run. O ti gbọ́ nípa ti ìgbàlà, ṣé o ti onípòwàdà, a sì ti gba ọkàn rẹ là. O ti gbá nípa ti àtúnṣe, ṣé o ti mú ọ̀nà rẹ tọ́ níwájú Olúwa, o sì ti ṣe àtúnṣe tí ó yẹ, tí ó sì tọ́. O ti gbọ́ nípa ti ìsọdi mímọ́, ṣé o ní ìtara ọkàn, ìgbóná ọkàn láti gbàdúrà, láti kúnlẹ̀ ní ẹsẹ̀ àgbélébùú, láti ṣe ohun tí Ọlọ́run béèrè lé ọwọ́ rẹ? O ti gbọ́ pé bí a bá ní ìsọ̀rí mọ́, a ní láti tẹ̀síwájú láti ní agbára ẹ̀mí Ọlọ́run kí ó kún wa ní àkúnwọ́ sílẹ̀. O ti ṣe ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ rẹ. O ti bá nípa àti ìjèrè ọkàn láti lọ, láti ilé dé ilé, láti sọ fún àwọn ẹni tí a bá pàdé nípa Jésù Kristi Olùgbàlà. Ǹjẹ́ o ní ìtara tàbí ìgbóná ọkàn láti ṣe ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ rẹ? O ti gbọ́ nípa iṣẹ́ ìsìn wa nípa àdúrà gbígbà, wípé kí a máa gbàdúrà lé àìsinmi, lé àìṣàárẹ̀? O a ní ìgbóná ọkàn láti gbàdúrà títí Ọlọ́run yóò fi dáhùn láti gbàdúrà fún àwọn ẹlẹ́ṣẹ̀ kí wọn kí ó lè ní ìgbàlà. Ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ṣe ọ̀lẹ, ẹ ní ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa.

0: Bí a bá rí ẹni tí ó ní ìbéèrè nínú ohun tí olùkọ́kọ́ wa nínú ọ̀rọ̀ Ọlọ́run, a lè fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè.
1: Mo fẹ́ béèrè nínú ìbéèrè nínú ẹ̀kọ́ wa ti àárọ̀ yìí. Wọ́n sọ fún wa wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n kùn gẹ́gẹ́ bí a ṣe kà nínú ẹ̀kọ́ yẹn. Tí àwa pàápàá gẹ́gẹ́ bí onígbàgbọ́, nígbà tí a bá ní àwọn wàhálà kan tí a sì ń béèrè, a ti gbàdúrà nípa ẹ̀, a sì tún tẹnu mọ́ ìbéèrè yìí, à ń béèrè lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ó dẹ̀ rí gbogbo àwọn kinní yìí. Mo dẹ̀ ń sọ fún Olúwa, ṣàánú fún mi. Ǹjẹ́ ṣé ṣe là ń kùn sí Ọlọ́run ni eléyìí ni? Torí kò yé mi dáradára, ń bẹ yẹn sà.
0: A sọ fún wọn nínú ìwé mímọ́ wípé ó yẹ kí a máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Bí a bá wo ìhìnrere ti Lúkù 18:20 láti ẹsẹ̀ kínní, ó sì pa òwe kan fún wọn nítorí èyí yìí pé ó yẹ kí a máa gbàdúrà nígbà gbogbo, kí a máa sì ṣe ṣàárẹ̀, wípé onídàájọ́ kan wà ní ìlú kan tí kò bẹ̀rù Ọlọ́run, tí kò sì ṣe ojúsàájú ènìyàn. Òpó kan sì wà ní ìlú náà, ó sì tọ́ wá wípé gbẹ̀san mi lára ọ̀tá mi, kò sì súnjà, kò súsí nígbà ọ̀sán kan. Ṣùgbọ́n níkẹyìn ó wí nínú ara rẹ̀ pé kí bí èmi kò tilẹ̀ bẹ̀rù Ọlọ́run, tí èmi kò sì ṣe ojúsàájú ènìyàn. Ṣùgbọ́n nítorí tí opó yìí ń yọ mí lẹ́nu, èmi ó gbẹ̀san rẹ̀, kí ó má bàa fi wíwá rẹ̀ nígbàkúùgbà dá mi lágara. Olúwa sì wí pé, ẹ gbọ́ bí aláìṣòótọ́ onídàájọ́ yìí ti wí, Ọlọ́run kì yóò ha sì gbẹ̀san àwọn àyànfẹ́ rẹ̀ tí ń fi ọ̀sán àtòru kígbe pé tí ó sì mú sòrò fún wọn. Àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà yìí, ó jẹ́ kí ó yé wa dáradára wípé ó yẹ kí a máa gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀, wípé bí a bá ní ìṣòro tàbí a ní òǹgbẹ ọkàn nínú ọkàn wa, a sì mọ ìlérí Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a sì lọ síwájú Olúwa pẹ̀lú ìlérí tí ó ṣe fún wa wípé kí ó ṣàánú fún wa, kí ó gbọ́ àdúrà wa, kí ó pèsè ní kíkún fún àìní wa. Bí a bá sọ lẹ́ẹ̀kínní tí ó dàbí ẹni wípé àdúrà ò tí gbà, ayọ̀ wa ò sì tí kún, ó yẹ kí a tún lọ lẹ́ẹ̀kejì tàbí lẹ́ẹ̀kẹta títí Olúwa yóò fi gbọ́ tiwa. Bí a bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọkàn ìmoore, pẹ̀lú ọkàn tó ń dúpẹ́, èyí kì í ṣe wípé a ń kùn, èyí kì í sì ṣe wípé a ń ṣàárẹ̀, ṣùgbọ́n ó yẹ kí o fiyèsí ohun tí mo sọ wípé bí a bá gbàdúrà bẹ́ẹ̀ nígbà gbogbo láì kùn pẹ̀lú ọkàn ìdúpẹ́, èyí ni jẹ́ wípé kì í ṣe wípé a ń kùn tàbí sòrò ti tán wa. Ní Filipi orí kẹrin láti ẹsẹ̀ ìkẹrin, ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Mo sì tún wí, ẹ máa yọ̀, ẹ jẹ́ kí ìpamọ́ra yín di mímọ̀ fún gbogbo ènìyàn. Olúwa ń bẹ nítòsí, ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Èyí ń sọ fún wa wípé nítòótọ́ ni a lè ní ìṣòro, nítòótọ́ ni ó lè dàbí ẹni wípé àti jẹ, àti mu, àti ṣiṣẹ́, àti gbọ́ bùkátà, àti tọ́jú ọmọ, tàbí àti tó ẹgbẹ́ tàbí ọ̀gbà, ó lè ṣòro díẹ̀ fún wa. Ó ń sọ wípé ní ipò kípò tí a bá wà, ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Nítorí adarí ẹ̀ṣẹ̀ wa jẹ wá, nítorí akọrọkọ wa nínú ìwé ìyè Lọ́run, nítorí wípé a ti pèsè adé ògo sílẹ̀ fún wa, nítorí èrè ayérayé tó ń dúró dè wá, nítorí àlàáfíà Ọlọ́run tí ó wà lé ọkàn wa, nítorí ìgbàlà tí Ọlọ́run fún wa tí owó kò lè rà, ti o si ju dukia tabi ohun ni aye yi lo e ma yo ninu Olorun ni gba gbogbo o sese boya ari ohun to le pani lekun o sese ari ohun ti o le da okan laamu o sese a le ni aini tabi wahala ninu ebi wa ti awon ara ita ti won ko mo igbala Olorun idariji Olorun ti a ni ti won le ma ro we pe eni ti a so kun fun sugbon ti o rerin ni wa sugbon Olorun so fun a wi pe ki a ronu awon ibokun ti a ni lodo Olorun ki a ma yo ninu Olorun ni gba gbogbo bi a ba lo si waju Olorun lati gbadura a n bere nkan lowo Olorun se won ki se ohun ti o je edun okan wa yi gege bi onje gege bi aso gege bi ile gege bi itoju omo tabi awon nkan miran ki se eyi ni o ye ki a fe saju ohun ti o ye ki a fe saju ni idupe ayo we pe aje ti Olorun ki o ba le ye wa dara dara ki o ba le dabi e ki o ma se dabi eni we pe aboju fo nitori ohun to nta wa lara labe aso o nso o ni mo tun wi fun yin o so fun ale kini o tun wa so wi pe mo tun wi e ma yo o wa tun so fun ni ese karun o ni e je ki ipamora yin ki o di mimo fun gbogbo eniyan ipamora ti an so nihin yi ni iwon tun won si wi pe ninu adura wa o ye ki a le fi emi ipamora iwon tun won si ki a le fi han ki o ma dada be ni pe adura wa duro lori oju kokoro we pe ko si ohun kon ti Olorun le se fun wa sibe sibe ohun ti a tun ma wo ni pe mo n fe yi fun mi ni tibi fun mi ni tohun o ni ki a ni iwon tun won si pelu adura wa o ni Olorun n be nitosi ohun to n wo ni pe bibo re o sumo tosi o wa so we pe e ma se aniyan ohunkohun aniyan ni o ma mu irewesi okan wa aniyan ni o ma mu ki soro ki o tan wa aniyan ni o ma mu idayapo wa sinu okan wa aniyan ni o ma da ni o ma je ki o dabi eni wo pe a n fi were pe Olorun lejo aniyan ni o ma je ki o dabi eni wo pe aigbagbo papa o fi okan wa se ile ati se ibugbe sugbon so fun a wi pe bi a ti ni Olorun loke orun bi a ti ni Jesu Kristi to n gbadura fun wa bi a ti ni emi mimo to je olotuna fun wa bi a ti ni oro Olorun ati ileri re ti ki yi e ti o wa fun wa ati bi a ti ni awon ore ti Olorun ti se fun wa nigba ti a ti gba Jesu Kristi gbo o n so fun wa we pe ki a ma se aniyan ohunkohun bi o je ile Olorun ti pese ile fun awon elomiran o le se fun wa bi o je omo fun awon to yagan o ti se fun awon elomiran o le se fun wa bi o je ounje la fe je ni odindi ogoji odun ni Olorun fi bo awon omo Israeli laina kobo tabi naira lati apo won to je wipe lojojumo lara aro ni won lo nko mana bi o je ti atirasowo melo melo ni ki a so nipa yi ti Olorun se fun won bi o si je pe ki o pa awon ota wa lenu mo gbogbo re patapata ni Olorun le se bi o je pe ki o toju wa ni aye yi ki o tun lo toju wa ni aye ti n bo owo Olorun lo wa o ni nitori be niwon ti a ti mo wi pe ko si ohun to soro fun Olorun lati se ati pe o ti n toju wa gege bi a ti wa loni ohun lo pa mo de ibi ti a wa o ni e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo ninu ohun gbogbo ninu ebi ninu ile ninu ago ara wa ni ibi ise wa fun awon omo fun atije fun atimu fun gbogbo erongba ti o wa ni okan wa o ni ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe we pe bi a ba n gbadura.

0: rí pé Ọlọ́run lẹ́jọ́ bí a bá ṣe bẹ́ẹ̀ jẹ́wọ́ pé a ń kùn nítorí bí àrí àwọn ọmọ Ísírẹ́lì wọ̀nyí ní àsìkò tí wọ́n ń kùn yìí wọ́n gbàgbé wípé láàárọ̀ ọjọ́ náà wọ́n jẹ mánà wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ọjọ́ tí a ń sọ yìí ọ̀wọ́n iná tí ó wà pẹ̀lú wọn ó ṣì wà síbẹ̀síbẹ̀ àti ọ̀wọ́n òjìji tí ó wà pẹ̀lú wọn ó ṣì wà síbẹ̀síbẹ̀ àti bí a ti pa wọ́n mọ́ tí kò sí wípé ẹnikẹ́ni lè ṣẹ́gun wọn arábìnrin wa bí a bá wo orí ìkọkànlélógún tí a kà wàá rí wípé ní ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹta númérì orí ìkọkànlélógún ẹsẹ̀ kíní sí ẹsẹ̀ kẹta ẹni ara kenani ọba aradi tí ń gbé ìhà gúúsù gbọ́ pé ísírẹ́lì gba ọ̀nà àmíyọ nígbà náà lè ó bá ísírẹ́lì jà ó sì mú nínú wọn ní ìgbèkùn ísírẹ́lì sì jẹ́ ẹ̀jẹ́ fún olúwa wípé bí ìwọ bá fi àwọn ènìyàn yìí lé mi lọ́wọ́ nítòótọ́ ǹjẹ́ èmi ò rún ìlú wọn pátápátá olúwa sì gbọ́ ohùn ísírẹ́lì ó sì fi àwọn ará kenani tọrẹ wọ́n sì rún wọn pátápátá àti ìlú wọn ó sì sọ orúkọ ibẹ̀ náà ní homa ní ìparí ẹsẹ̀ ìkẹta yìí ohun tí a rò wípé ó yẹ kí ọmọ olùwàbí ṣe ẹni tí ó more ẹni tí kò ní bu ìka tí ó ń bọ tí kò ní bu ṣán ohun tí ó yẹ kí wọ́n ṣe ni wípé kí wọ́n kí ó tilẹ̀ tó bèrè ohun mìíràn rárá ó yẹ kí wọ́n kí ó bẹ̀rẹ̀ sí ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀pẹ dà pé Ọlọ́run ṣore fún wọn ó ṣẹ́gun ọ̀tá wọn kí ni wọ́n fi san fún Ọlọ́run ohun tí a rí ní ẹsẹ̀ ìkẹrin ni wípé wọ́n sì rìn láti òkè Hori lọ lí ọ̀nà òkun pupa láti yí ilẹ̀ Edomu ká sùúrù sì tán àwọn ènìyàn náà púpọ̀ púpọ̀ nítorí ọ̀nà náà wọ́n sì àwọn ènìyàn náà sì bá Ọlọ́run àti Mose sọ kò sí ọpẹ́ gbogbo ohun tí Ọlọ́run ṣe fún wọn kò sí wípé kí a tilẹ̀ sọ wípé lónìí a kò ní bèrè ohunkóhun lọ́wọ́ Ọlọ́run wo mánà tó fi ń bọ́ wa wo aṣọ tá a ti ń lò láti ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí Ọlọ́run pamọ́ wo bàtà tí a ń lò nínú aginjù tí kò gbómọ wa lẹ́sẹ̀ wo àwọn bí Ọlọ́run ṣe sọ̀gbà yí wa ká tí àwọn ọ̀tá kò lè kọlù wá wò ó láì lágbára láì ní ọfà láì ní ìbọn wò ó bí a ṣe ṣẹ́gun àwọn ọ̀tá wa wò ó bí Ọlọ́run ṣe ṣe fún wa kí wọ́n tilẹ̀ sọ wípé lónìí kò sí ẹ̀bẹ̀ kò sí pé à ń bèrè ṣe léyìí fún wa ṣe tọ̀hún fún wa kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ohun tí a rí ni wípé ìdáyàfò ìtọ́niníṣòro àti ìrẹ̀wẹ̀sí ọkàn dé bá wọn wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ fún Ọlọ́run wípé kí ló tiẹ̀ ṣe náà tójú òrírí mánà tó sú wa tá a mọ̀ bóyá ó dùn àbí ó dùn kí ló ṣe táwọn òrìṣà ò ṣe fáwọn tó ń sin òrìṣà ni Ọlọ́run sọ pé àwọn wọ̀nyí kò yẹ láti wà láàyè ló ran ejò amúbiná sí wọn pé kán máa pa wọ́n gbà tán sì bẹ̀rẹ̀ sí ní pa wọ́n tún wò wọn màdúrà gbà wọn lè ké pé olúwa mose ni wọn tún lọ sáré bá wípé mose ó dé o gbà wá wò àánú Ọlọ́run lórí wọn Ọlọ́run sọ fún mose wípé ọ̀gẹ̀dẹ̀ dúdú kò ṣeé bòṣán ọmọ burúkú ò ṣeé lò pa rọ idẹ fún wọn bí wọn bá wò ó wọn àyè Ọlọ́run tún lànà ìgbàlà sílẹ̀ fún wọn bí Ọlọ́run bá ń sàmì ẹ̀ṣẹ̀ ta ni ìbá dúró gbogbo orí tọ́lọ́run ti ṣe fún wa bí kìí bá ṣe àánú Ọlọ́run lórí wa ọ̀pọ̀lọpọ̀ bí a ti ń gbàdúrà tàbí bí a ti ń sọ ẹ̀dùn ọkàn wa fún àwọn ẹlòmíràn ó máa ń já sí kíkùn nítorí pé gbogbo ohun tá a ń sọ kò mú ìdúpẹ́ lọ́wọ́ nítorí bẹ́ẹ̀ arábìnrin wa bí a bá ní ohunkóhun tí ó jẹ́ ẹ̀dùn ọkàn fún wa ohun tí ó yẹ kí a ṣe ni wípé kí a lọ bá Ọlọ́run ṣùgbọ́n kí a tó sọ fún Ọlọ́run kí a tó bá Ọlọ́run sọ̀rọ̀ nipa awon isoro ti a ni nipa awon wahala ti a ni o sese lori awon omo o sese ni igbese aye ti wa o sese ko je wepe boya ko si oko to le toju wa ti a si wa lowo olorun oni baba fun wa oni oko fun wa oni olopese fun wa oni alaanu fun wa sugbon ki a to bere wepe se bayi ki a koko ma dupe wepe a wa laaye amo christi aka bibili o ye wa ani ireti orun o fun wa ni idariji o fun wa ni igbala ohun to seye biye jo ohun ta le ri ninu aye lo nitori be bi a ko ba dupe be gbogbo adura wa a ja si wo pe a nkun niwaju olorun arabirin se oye yin
1: oye mi sa e se pa
0: e se popo e se o e je ki a dede duro lati gbadura se o ni okan ope si olorun ohun to ti se fun o abi ki a ma kun lojojumo ni iwa igbesi aye re

bí àwọn ìṣẹ́kíṣẹ́, àwọn ìwé alálòpàáidà, ìwé oògùn, bí ó bá wà lọ́wọ́ rẹ, mú wọn jáde kí ó dáná san wọ́n. Bí èrè ìbọ̀rìṣà bá ṣì wà ní ilé rẹ, kó wọn jáde kí ó dáná san wọ́n. Bí àwọn aṣọ ẹgbẹ́ òkùnkùn, bí àwọn ẹ̀gbà ọrùn tí ó gbà lọ́wọ́ àwọn alálòpàáidà, àwọn ẹlẹ́bọlóògùn bó bá wà níkàwọ́ rẹ, kó wọn jáde kí ó dáná sun wọ́n. Bí ó bá jẹ́ ìwọlé ó ṣe ń gbáradì pẹ̀lú àwọn nǹkan tí àwọn ará Egypt ń ṣe, tí àwọn tí ó wà nínú ayé ń ṣe, kó wọn jáde kí ó dáná sun wọ́n. Kí agbára Ọlọ́run kí ó ba lè jọba ní ìdílé rẹ. Kí iná ẹ̀mí mọ́ kí ó lè máa jó ní ìgbésí ayé rẹ. Kí àìsàn tí ó fi ara rẹ ṣe ibùgbé kí ó lè pòórá ní ìgbésí ayé rẹ. Kí àwọn nǹkan tí ọ̀tá ti fi sí ọ lára tí ó rìn káàkiri ara rẹ kí ó ba lè jáde kúrò ní ìgbésí ayé rẹ. Gba Olúwa gbọ́ kí o mọ̀ wípé títóbi ilé ẹni tí ń gbé inú rẹ. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wọ̀ ẹ́ mọ́ láúláú. Gba Olúwa gbọ́. Gba Olúwa gbọ́. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan. Àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Nítorí wípé tí Ọlọ́run lè ẹ̀yìn ṣe àti ẹni tí ń gbé inú yí tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ. Bí o bá bá wọn pàdé lé ojú àlà ẹ̀wọ̀ ló ṣẹ́gun wọn. Bí o bá bá wọn pàdé ní gbangba ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o sì jẹ́ ní ahéré tàbí ní abúlé ni o ti bá wọn pàdé ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o jẹ́ ní ibi iṣẹ́, bí o jẹ́ níbi ọjà, ibikíbi tí o bá ti bá wọn pàdé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìwọ ni aṣẹ́gun. Má bẹ̀rù ságbàgbọ́ nìkan. Má bẹ̀rù ságbàgbọ́ nìkan. Fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristì Olúwa wa kí o mọ̀ wípé títóbi lẹni tí ń gbé inú rẹ.

ìrìn wọn. Wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn. Ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọ́ kì yóò máa làáfíà. Ǹjẹ́ bí ó bá rí bẹ́ẹ̀, o ní padà láti wá Ọlọ́run nígbà tí o lè rí i, láti ké pè é nígbà tí ó wà nítòsí. Bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, àánú wà, nítorí ọjọ́ àánú àti ọjọ́ orí ọ̀fẹ́ ni a wà lónìí. Ṣùgbọ́n bí o bá ṣe ti àgàbàgebè, bí o bá gbàdúrà bí ọ̀rẹ́ rẹ tí ó wà ní ìwé Lúùkù orí 18, bí o bá gbàdúrà bí ẹlẹ̀sìn yìí tí a fẹ́ kà nípa rẹ̀, ó dájú wípé ní ọjọ́ ìkẹyìn, àbámọ̀ àti òṣé ni yóò gbẹ̀yìn fún irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí o bá jẹ́ mara rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àti ẹlẹ́bi, tí o sì ń fẹ́ sọ fún Ọlọ́run wípé o ní ọwọ́ àìmọ́ àti ọkàn tí kò funfun, bí o bá ní ṣe àwáwí lẹ́ẹ̀kan sí lónìí, bí o bá ké pe Olúwa yóò gbọ́ tìrẹ. Ní Lúùkù orí 18, láti ẹsẹ̀ ìkẹwàá, pé àwọn ọkùnrin méjì gòkè lọ sí tẹ́ḿpìlì láti gbàdúrà. Ọ̀kan jẹ́ Farisí, èkejì sì jẹ́ agbowóde. Èyí Farisí dìde, ó sì ń gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, èyí Farisí, ó dìde, ó sì ń gbàdúrà. Kò jẹ́ gbàdúrà síta, ṣùgbọ́n gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ rẹ, nítorí tí èmi kò rí bí àwọn ìyókù. Ó ń ṣe àwáwí, ó ń bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀, ó ní èmi kò rí bí àwọn ìyókù, àwọn alọ́nilọ́wọ́gbà, àwọn aláìṣòótọ́, panṣágà, tàbí èmi kò tilẹ̀ rí bí agbowóde yìí. Èmi ń gbà àwẹ̀. Ẹ̀sìn àwọn ẹlòmíràn kò ju èyí lọ. Èmi ń gbà àwẹ̀ ní 2 times a week, mo ń san 10% ohun gbogbo tí mo ní. Ẹsẹ̀ 14, mo wí fún yín, ọkùnrin yìí, ọkùnrin kejì, èyí tí ó jẹ́ agbowóde, sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀ ní ìdáláre ju èkejì lọ. Èkejì yìí ni Farisí, mo tó tán, mo ti jọ́sìn tán, ilé ìsìn la bí mi sí, bàbá mi àlùfáà ni, àwa la mú ìhìn rere ẹ̀sìn ìgbàgbọ́ lọ sábúlé, abúlé wa, àwa ni a pa ìbọ̀rì ṣàrun ní ọjọ́ kìíní ní abúlé wa. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, irọ́ kúrò lẹ́nu ẹ̀, èké ṣíṣe kò kúrò lẹ́nu ẹ̀, ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ ẹ̀, owó ẹ̀yìn kò kúrò nínú owó ẹ̀. Síbẹ̀síbẹ̀, a jọ ara rẹ̀ lójú, nítorí ìwé òwe sọ fún wa orí 30:12 wípé ìran kan wà, ìran àwọn ènìyàn kan wà tí ó mọ́lé ojú ara rẹ̀, ṣùgbọ́n a kò tí ì wẹ̀ẹ́nù kúrò nínú èérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristi nìkan ló máa ń wẹ èérí gbogbo nù kúrò ní ìgbésí ayé wa. Bí o kò bá ní ìdánilójú wípé ẹ̀jẹ̀ Jésù Kristi ti wẹ̀ ọ́, ó ní ohun tó lè ṣe. Àwọn mìíràn ṣáájú wa, wọ́n ti gbọ́ irú ọ̀rọ̀ yìí, wọ́n sì ti ṣe ohun tí ó yẹ láti ṣe. Bí ìwọ pàápàá bá tẹ̀lé àpẹẹrẹ rere bẹ́ẹ̀,

0: ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù ó ṣì wà síbẹ̀síbẹ̀ láti wẹ èérí àti àbàwọ́n gbogbo nù kúrò. Òwe orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹtàlá, ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó jẹ́wọ́ tí ó sì kọ́ sílẹ̀ yóò rí àánú. Ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù nígbà gbogbo. Ṣùgbọ́n ẹni tí ó bá sé àyà rẹ̀ lé ni yóò ṣubú sínú ibi. Bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí, tí o sì mọ̀ wípé ẹ̀jẹ̀ Jésù kò tí ì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, nítorí pé ìwọ náà rí pé ọwọ́ rẹ jẹ́ aláìmọ́ síbẹ̀, ó sì ṣetán láti tú ọkàn rẹ payá fún Ọlọ́run wípé bíbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kò ní jẹ́ ìwà rẹ mọ́. O sì ń fẹ́ jẹ́wọ́ kí o sì kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. Ìlérí Ọlọ́run ni wípé àánú àti oore ọ̀fẹ́ yóò jẹ́ tìrẹ. Ó ń sọ ní Isaiah orí 65:1, ẹsẹ̀ ìkẹfà àti ẹsẹ̀ ìkeje wípé ẹ wá Olúwa. Nígbà tí ẹ lè rí i, ẹ pè é nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ó ṣeé ṣe kí àwọn èèyàn ti máa sọ lẹ́yìn rẹ pé lágbájá, èèyàn tó burú tó láyé kò sí. Ó ṣeé ṣe àwọn tó ti bá níṣẹ́ pọ̀ kí wọ́n ti máa sọ láàrin ara wọn pé o bá lágbájá ṣiṣẹ́, o wọ wàhálà. Lágbájá ẹni búburú ni, ṣùgbọ́n wọn ò ní sọ ní ojú rẹ. Ó ṣeé ṣe kó jẹ́ aya tó tẹ orí rẹ̀ ba nínú ilé, tó ń sunkún, tó nìkan dá sunkún ní inú iyàrá rẹ̀. Ni ó sọ fún àwọn ọmọ wípé mo fẹ́ kan yìí ná. Èèyàn búburú, wọ́n sọ lẹ́yìn ẹ, ṣùgbọ́n láàárọ̀ yìí Ọlọ́run ò sọ lẹ́yìn ẹ. Àwọn tó ń sọ lẹ́yìn ẹ pé èèyàn búburú ni ọ́, ẹ̀rù ń bà wọ́n torí wọn lè sọ́kù ọ lójú. Bọ́n bá sọ bẹ́ẹ̀, ìwà ìkà, ìwà agbára, ìwà ipá, wọ́n rí wípé ó pọ̀ lọ́wọ́ ẹ. Ọgbọ́n tí a fi ń ṣèèyàn ní jàǹbá, wọ́n rí pé ó pọ̀ lọ́wọ́ ẹ. Nítorí bẹ́ẹ̀, wọn ò jẹ́ sọ́ dójú ẹ. Ṣùgbọ́n Ọlọ́run láti ẹnu wòlíì rẹ̀, ó sọ́kàn ọ lójú lówùúrọ̀ wípé èèyàn búburú ni ọ. Ẹni tí a ò tí ì wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó jẹ́ ènìyàn búburú. Wá sọ wípé bí ẹni búburú yìí, bí ó bá kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́ kí ó yí padà sí Olúwa. Jẹ́ kí ó yí padà sí Olúwa, òun ó sì ṣàánú fun, àti sí Ọlọ́run wa yóò sì fi jì í lọ́pọ̀lọpọ̀. Bí o bá ké pe Ọlọ́run lónìí, mo gbàgbọ́ wípé yóò dáríjì ọ́. Ọwọ́ tó jẹ́ aláìmọ́, Ọlọ́run á fọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, á sì di mímọ́. Ní Isaiah orí 1 ni ó ti ń fún ni ìlérí wípé Olúwa wípé ẹsẹ̀ 18:20, wá nísinsìnyí kí o sì jẹ́ kí a sọ àsọyé pọ̀. Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó, wọn ó sì fún bí òjò dídì. Bí ó bá sì pọ́n bí àlàárì, wọn ó dàbí irun àgùntàn. Bí Ọlọ́run bá na ọwọ́ ìpè jáde wípé bí ó tilẹ̀ jẹ́ pé ajẹ́ aláìmọ́, aláìyẹ, àti eléèrí, àti ẹlẹ́ṣẹ̀, wípé ṣùgbọ́n òun ti ṣe ìpèsè sílẹ̀ fún ìwẹ̀nùmọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá. Bí a bá gbá ọwọ́ àánú yìí mú, a ó jẹ́ olóríire púpọ̀, ìlérí rẹ̀ yóò sì ṣẹ sí wa lára. Nígbà tí ó bá gba ọkàn wa là, tí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí ó mú ẹ̀ṣẹ̀ wa lọ, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé a sọ wá di ẹ̀dá titun, a ṣe ọwọ́ wa ní mímọ́, a sì jẹ́ kí ìwà wa kí ó yí padà. Ìyípadà tí ó dé bá wa ni wọ́n sọ fún wa ní orin Dáfídì orí 15. Bí irú ìyípadà bá ti dé bá ọ, bẹ́ẹ̀ ó jẹ́ pé o ti di olóríire, ó jẹ́ pé o ti múra ìrìn àjò lọ sí ìlú ọ̀run rere. Àǹfààní wà fún ọ lónìí láti ké pe Ọlọ́run, láti sọ fún Ọlọ́run wípé mo fẹ́ láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi kí n sì kọ́ sílẹ̀. Jọ̀ èyí kọjá pé a ti jọ máa ń péjọ ń bí ni láti ọjọ́jọ́ Monday. Kò sí ìpàdé tán ṣe ń bí láti ìgbà tán ti bẹ̀rẹ̀ tó ṣẹ̀yìn mi. Ọmọ mi pàápàá ó ń wá síbí. Ọmọ mi wà nínú ẹgbẹ́ akọrin yín. Kò sí ohun tán fẹ́ ṣe níbi tí mi ò mọ̀ nípa ẹ̀, ìyẹn kọ́ la ń sọ o. Ìgbà tó mọ̀ nípa gbogbo ẹ̀, irọ́ ẹnu ẹ, ìwà tó wà nígbèsè ayé ẹ, ìkórira, ọ̀tá tó yàn pẹ̀lú ẹnìkan, adìẹ dà mí lóògùn nù, màá fọ lẹ́yìn. Ìwà ìgbẹ̀san tó wà nígbèsè ayé ẹ̀ ń kọ́, ìyẹn la ń sọ nípa ẹ. Pé bí o bá tọ Ọlọ́run wá, bí o bá fẹ́ tan ara rẹ jẹ, bó o bá fẹ́ pòfo tó sì fẹ́ pàdánù lọ́jọ́ ìkẹyìn, ìgbà tó bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wàá ṣe tí ẹ sílẹ̀, wàá sì sọ fún Ọlọ́run wípé mi ò fẹ́ pàdánù o. Àbára ẹni tó fẹ́ pàdánù, pé mi ò fẹ́ pòfo lọ́jọ́ ìkẹyìn. Ohun tí kì í jẹ́ kéèyàn pòfo lọ́jọ́ ìkẹyìn kì í ṣe káàdì tá a fi ṣe baptism fún wa, ìtẹ̀bọmi. Bó jẹ́ ẹnìkan la ní, iná jó àwa pàápàá. Èyí kì í jẹ́ kéèyàn pòfo ni pé a kúnlẹ̀, a sọ fọlọ́run tẹdùntẹdùn pẹ̀lú ọkàn tòótọ́ wípé a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, a sì kọ́ sílẹ̀. Bá ti ń jẹ́wọ́, ta ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ta sì ń gba Ọlọ́run gbọ́ wípé ó rán Jésù láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run ló wá ń jẹ́rìí pẹ̀lú ẹ̀mí wa wípé a di ọmọ Ọlọ́run. Ìwà wa yí padà. Bá a ti ní ọ̀tá tẹ́lẹ̀tẹ́lẹ̀, bá a ti yan ọ̀tá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni tí a kì í kí, ìfẹ́ á wọnú ọkàn wa lọ. Ìfẹ́ Jésù, ìfẹ́ Ọlọ́run á tàn ká ókan àyà wa. Ẹni tá a ti bá ya odì tẹ́lẹ̀tẹ́lẹ̀, a máa wa káàkiri láti kí i. À parí ìjà tó wà láàrin àwa àti tí wọ́n wà ní agboolé wa. Ìyẹn là ń pè ní pé èèyàn di ọmọ Ọlọ́run. Láti di ọmọ Ọlọ́run yìí, a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, a kọ́ sílẹ̀. A sì gba Jésù ní olùgbàlà wa, nítorí ó sọ wípé àwọn tí ó gba Jésù, èyí wà ní Jòhánù orí 1 ẹsẹ̀ 12, wípé ṣùgbọ́n iye àwọn tí ó gba Jésù, àwọn ni ó fi agbára fún. Agbára yìí ni ìwé ẹ̀rí tí a ní wípé a ní ìgbàlà. Àwọn ni ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Àní àwọn tí ó gba orúkọ rẹ̀ gbọ́, àwọn tí a bí, ìṣe nípa ti ẹ̀jẹ̀ tàbí nípa ti ìfẹ́ ara, tàbí bẹ́ẹ̀ ni kì í ṣe nípa ìfẹ́ ti ènìyàn bí kò ṣe nípa ìfẹ́ ti Ọlọ́run. Nígbà tí a bá gba Jésù sínú ọkàn wa, lẹ́yìn tí a ti jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí a rántí, tí a sì ní kí Ọlọ́run kí ó fi ẹ̀jẹ̀ Jésù, kí ó fi wẹ̀wánù láti sọ wá di ọmọ rẹ̀, ìyípadà tuntun á dé bá ìgbésí ayé wa. Ayé wa yí padà, ọ̀rọ̀ ẹnu wa yí padà, Ìwọ ṣọ wa yí padà. Ìrìn ẹsẹ̀ wa á yí padà. Bó ti jẹ́ inú ilé àwọn ọlọ́tí là ń sùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a ò tún yabẹ̀ mọ́. Bó jẹ́ iṣẹ́ tẹ́tẹ́ níṣẹ́ wa, a ò tún ta tẹ́tẹ́ mọ́. Bó sì jẹ́ wípé ojoojúmọ́ la lọ máa ń wo sinimá, eré àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn kò níbì kan lọ. Lẹ́yìn tí a bá ní ìgbàlà, a ò tún tẹ́bẹ̀ mọ́. Ó di kí a máa ka bíbélì. Bí a ò lè ka Yorùbá tí a ò lè ka bíbélì, ó di kí a máa wá àwọn ọmọdé tí wọ́n lè ka bíbélì kán máa kà á sí wa létí. Ó di kí a máa sọ pé jọ̀ ọ́, orí ibi tán pè bá mi kọ́ sílẹ̀. Ó di kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó di adùn lé ẹnu rẹ. Ó di kí o gbé bíbélì rẹ kí o máa lọ bá àwọn ẹlòmíràn wípé ẹ gbọ́ t'Ọlọ́run, ẹ kọ ọ̀nà ẹ̀ṣẹ̀ sílẹ̀, ẹ wá Jésù. Ẹ sì ní ìgbàlà, ó di pé kí o máa sọ ẹ̀rí rẹ fún àwọn alẹ́dúgbò, fún àwọn oníbi iṣẹ́ tí wọ́n máa sọ pé nígbà wo ni lágbájá di oníwàásù, ìwọ kọ́ ló ń ṣe. Ẹ̀mí Ọlọ́run tó wà nínú ọkàn ẹ ni kì í gbé jẹ́. Bí o bá ti di ẹni ìgbàlà, ni ẹ̀mí Ọlọ́run yẹn ni a máa sọ fún ẹ pé sọ̀rọ̀ Ọlọ́run fún lágbájá. Parí ìjà pẹ̀lú lágbájá. Ohun tó ti jí lọ́wọ́ lágbájá dá padà. Agbára sì wà láti lè ṣe irú gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí pé ó ti di ẹni ìgbàlà. Ìwà ẹni bẹ́ẹ̀ ni a ṣe àpèjúwe ní orin Dáfídì. Láti ẹsẹ̀ ìkejì, ẹni tí ó rìn déédéé. Ó di kí irú ènìyàn bẹ́ẹ̀ kí ó máa rìn déédéé. Ó di kí ó máa ṣiṣẹ́ òdodo. Ó di wípé kí ó máa sọ òtítọ́ inú rẹ̀. Ó di pé kó má lè kúrọ́ mọ́. Bó jẹ́ ọmọdé ni, bí àwọn àlejò tí wọ́n ń wá bàbá bọ̀, tàbí àwọn olówó ìrẹsì ni wọ́n ń wá màmá bọ̀ tán sọ pé màmá ń kọ́. Màmá sọ pé mi ò sí ń lé o. Ọmọ tó ti nígbàlà, a ní màmá jọ. Èyí tí mo ṣe ní iṣẹ́ ìránṣẹ́ èṣù ó tó. Mi ò lè sọ bẹ́ẹ̀ mọ́. Mo ti ní ìgbàlà. Màmá wà ń lé. Àmọ́ wọ́n ń bèèrè yín o. Ó sọ òtítọ́ inú rẹ̀. Bí obìnrin bá wá, mo fẹ́ràn rẹ ni, mo fẹ́ fẹ́ òtítọ́ inú mi ni pé mo ti níyàwó ńlé o. Ká lọ. Olú, àkọ́bí ọmọ mi nìyẹn. Sá padà o, mi ò fẹ́ ìyàwó kejì. Ẹni tó bá ti nígbàlà, a máa sọ òtítọ́ inú rẹ̀. Ẹni tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀, ẹni lẹ́yìn. Ǹjẹ́ o gbọ́ pé lágbájá ó tún ti ṣe báyìí? Mi ò fẹ́ gbọ́, ò ti Jésù ni mo fẹ́ gbọ́. Ẹni tó nígbàlà kì í sọ̀rọ̀ ẹnikẹ́ni lẹ́yìn. Tí kò ṣe ibi sí ẹni kejì rẹ̀, tí kò sì gba ọ̀rọ̀ ẹ̀gàn sí ẹni kejì rẹ̀. Lé ojú ẹni tí ènìyàn kénìyàn di gígàn. Èyí sọ pé kì í tún ní ohunkóhun láti ṣe pẹ̀lú ìdòwòpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́. Àwọn ènìyàn kénìyàn kì í bá wọn ní iṣẹ́ òwò papọ̀. Ṣùgbọ́n a máa bu ọlá fún ẹni tí ó bẹ̀rù Olúwa, ẹni tí ó búra sí ibi ara rẹ̀, kí náà ń pè bẹ́ẹ̀. Ẹni tó kúnlẹ̀ tó sọ wípé Ọlọ́run pé títí màá fi ojú mi rí Jésù, ọ̀rọ̀ ẹdí bàjẹ́ kò ní tẹnu mi jáde. Títí màá fi ojú mi rí Jésù, owó ẹ̀yìn mi ò jẹ́ fún ẹnikẹ́ni mọ́. Títí màá fi ojú mi rí Jésù, ìlòpẹ̀ pẹ̀lú ìyàwó oníyàwó tàbí obìnrin mìíràn tí kì í ṣe ìyàwó mi láé, mi ò jẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́. Ṣùgbọ́n lẹ́yìn tí o bá ti ṣe ìpinnu bẹ́ẹ̀ ni ó ṣeé ṣe kí o fẹ́ wá iṣẹ́. Wọ́n sọ fún ẹ pé ní orílẹ̀-èdè wa yìí, ó ń wá iṣẹ́. O mọ bọ́n ti ń ṣe ni. Mo mọ bọ́n ti ń ṣe. Mi ò ṣe bẹ́ẹ̀ mọ́ ni. O ò ríṣẹ́ ń gbà náà. Tàbí kò wáṣẹ lọ síbì kankan sọ pé iṣẹ́ wa. Ṣùgbọ́n ṣé o ti rí ọ̀gá wa? Mo ti rí wọn. Ìyẹn kọ́ la ń sọ. A mọ̀ pé o rí wọn ní ibi iṣẹ́. Ṣùgbọ́n ṣé o ti rí wọn lé? Báwo?
1: ọmọdé ni ọ ni o mọ bọ ṣe rí àgbàlagbà wà ní ó ti bébí máa pa mí kú mo ti búra síbi ara mi ò sì ní yí padà àwọn tó fẹ́ lọ sọ́run nìyẹn òun ló sọ wípé ẹni tí ó búra sí ibi ara rẹ̀ tí kò sì yí padà tàbí tó sọ pé láé mi ò jẹ́jẹ́ gbèsè léèsì mọ́ tàbí pé olókùú sìnkú òkú ti kú láti ọdún mẹ́wàá sẹ́yìn bàbá ń joró lọ́rùn àpáàdì àwa láyé ó bá ti ní náírà méjì tó tún lè wà ń jẹ wàá pè wọ́n jọ mo fẹ́ ṣèrántí bàbá tó kú ń jọ sí wọ́n tún mú aṣọ wọ́n tún máa pa màálùú bàbá sunkún ẹ̀yìn rẹ́rìn-ín ṣùgbọ́n pé ẹni tó ti do nígbàgbọ́ pé ó ti o bọ́ ń ṣe lójú ilé wà á tilẹ̀kùn ẹwà máa ka bíbélì wọ́n á kanlẹ̀kùn ǹjẹ́ wọ yóò gba wèrè mẹ́sìn bẹ́ẹ̀ ni wọ́n ní paulu rí ẹ bàjẹ́ ẹ̀kọ́ àkọ́júbà lórí jẹ́ bọ́n ṣe ń sọ fáwọn tó ajogún gbàlà nìyẹn wọ́n sọ fún jésù wọ́n dúró níta wọ́n ní kan bá wọn mú ó dẹ̀ ti di taṣẹ́jù bọ́n ṣe ń sọ fún àwọn tó ń lọ sọ́run nìyẹn ṣùgbọ́n ìwọ tó ti búra sí ibi ara rẹ wípé rárá o mi ò tún jẹ́ bá wọn lọ́wọ́ nínú irú nǹkan bẹ́ẹ̀ kò sì yí padà ẹni tí kò fi owó rẹ̀ gba èlé àwọn alájọ jọ mo fẹ́ ra maṣíìnì ìránṣọ ká máa da ọkọ fún ẹ ní náírà márùn-ún wàá lọ fi náírà kan dá àjọ ó lè wàá fi náírà mẹ́rin ra oúnjẹ tí ó yẹ kí náírà márùn-ún kí ó rà gbà tán á kó àjọ tán bá ti kó àjọ tó ti gba ọgọ́rùn-ún náírà tó ti ra nǹkan tó fẹ́ rà ó yá wàá sílé ẹ wàá lọ síbì kan ní kétu tí ò sẹ́ni tó mọ àdírẹ́sì ibẹ̀ lágbájá tó kó àjọ ń kọ́ ó ti kúrò ń lù lágbájá yìí dẹ̀ ni ìtẹ́lẹ̀ ṣọ́ọ̀ṣì ó gbàdúrà ju kí ni lọ ìwà olè kò sì kúrò lọ́wọ́ ẹ̀ onígbàgbọ́ kì í bá wọn dájọ́ báǹkì wà wọ́n máa ń fowó pamọ́ sí ọgbọ́n ayé ni ìrìn ayé àti ọ̀nà ayé sì ni àwọn àjọ wọ̀nyí ó ní ẹni tí kò fi owó rẹ̀ gba èlé iṣẹ́ tèmi ń ṣe ni pé kí n máa yá wọn lówó a kò gbowó jọ a gba ọgọ́rùn-ún lọ́wọ́ lágbájá ọgọ́ta lọ́wọ́ lágbájá ìgbà lọ́wọ́ lágbájá a kún ọjọ́ bó bá ti fẹ́ yá ìgbà pọ́hùn a ní èló ló máa san lórí ẹ̀ lẹ́yìn oṣù kan a yá ẹ pẹ̀lú owó èlé iṣẹ́ tó ń ṣe lọ́jọ́ ayé ẹ̀ nìyẹn onígbàgbọ́ kọ́ yẹn ọ̀lẹ kò lè ṣiṣẹ́ kò lè dáko kò lè ránṣọ òun ló máa kó account káàkiri iṣẹ́ kọ́ yẹn a kì í bá onígbàgbọ́ nírú ipò bẹ́ẹ̀ ó ní kò sì gba owó ẹ̀bẹ̀ sí aláìṣẹ̀ ẹni tí ó bá ṣe nǹkan wọ̀nyí kì yóò yẹsẹ̀ láé láé mo gbàgbọ́ wípé o wá sí yìí lónìí torí pé o fẹ́ wọ ìjọba ọ̀run ọlọ́run ò wá lónìí láti dá wa lẹ́jọ́ ọjọ́ ìdájọ́ wà níwájú èní jẹ́ ọjọ́ àánú èní jẹ́ ọjọ́ ẹ̀bẹ̀ èní jẹ́ ọjọ́ àdúrà èní jẹ́ ọjọ́ tá a lè kégbe kátà lè kégbe pé jésù wípé ṣàánú fún mi èmi ẹlẹ́ṣẹ̀ gba mí mo ṣe ríra mi ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti ń ṣògo wípé gbangba la máa jọ déjọba ọ̀run ṣùgbọ́n mo dúpẹ́ pé jésù ò bá mi ní ipò àìmọ̀kan ṣùgbọ́n lónìí gbogbo ẹ̀ṣẹ̀ tó wà lọ́wọ́ mi pátápátá mo fẹ́ jẹ́wọ́ mo fẹ́ kọ̀ọ́lẹ̀ má tanra ẹ̀ jẹ o bó bá mẹ̀bí ẹ tó gbàdúrà tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó kọ̀ sílẹ̀ ọlọ́run á dáríjì ọ ṣùgbọ́n tó bá lọ sórí eékún ẹ tó ń gbàdúrà pé ọlọ́run àwọn oṣó ni ò jẹ́ kí tèmi dáa Iwọ nikan lo wa nigboro tawon oso nle tawon aje nle Iwọ nikan na ri ni bi o ba sese lowo e se won ri e Olorun baba mi ni o da baba e o da looto iwo da awon eyan na je kin gbadun iwo papa fe gbadun eni to ndese so fe gbadun bo ba ni se awawi bo ba ni so pe o lo jare igba tolorun so pe o je bi tolorun ba da elebi ta ni e lati se awawi to ba so fo lorun pe olorun mo je bi mo gbe sugbon iwo le gba mi agba o adari ese re ji o gbogbo egun to wa lori ile e lori ise lori omo aka kuro patapata a fi eje Jesu Kristi we o tori pe Johannu so fun wa pe wo odo agutan olorun eni to ku ose araye lo o le ko ti e lo loni eje ki a gbadura bi o ba fi tokan pelu ikanu ko gbogbo awon kan wonyi sile anu olorun daju lori re nitori enikeni ti o ba kepe oruko oluwa le agbala bi o ba je kepe pelu okan otito pelu okan ronupo ada pelu okan irele kepe eni ti o ni owo mimo ati aya funfun eni ti ko gbe okan re soke si asan iwa ibaje to wa ninu aye asan ni faaji to wa ninu aye asan ni eni ti ko gbe okan re soke si awon kan asan wonyi

Se vuole mo, se iwo ki ta eje alaise sile. Se irọ́ àti èké ti kúrò ní ẹnu rẹ. Àbí ó ń pa àwọn ẹlòmíràn láti ní ilẹ̀, láti ní ilé, láti ní owó, láti ní ìyàwó. Bí o bá ń fẹ́ àánú lọ́dọ̀ Ọlọ́run, yẹ̀wò ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Ọlọ́run yóò sì tẹ́wọ́ gbà ọ́. Ẹ̀jẹ̀ Jésù yóò sì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pátápátá. Má ṣe di aláfara. Kí o má bàa pòfo, kí o má bàa pàdánù ìjọba ọ̀run. Jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí o rántí pátápátá kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó kù ní ìpamọ́. Má sì ṣe àfarawé àwọn ẹlẹ́ṣẹ̀.

0: jẹ́wọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá tí ó rántí pẹ̀lú ìpinnu wípé bó ti wù kí ó rí òní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Bí gbogbo àwọn aládùúgbò rẹ bí wọ́n tilẹ̀ ń fà ọ́ tí wọ́n sì ń bẹ̀ ọ́ láti padà sínú ẹ̀ṣẹ̀ yìí wípé rárá òní padà. Bí àwọn ẹlẹ́sìn tí ó tilẹ̀ wà ní àdúgbò rẹ tàbí ní agbègbè rẹ tí wọ́n sọ pé kò burú jù náà pé rárá pé mi ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí mo kọ̀ sílẹ̀. Ọlọ́run rí ọ, ó mọ ọkàn rẹ, ó mọ̀ ọ́ délé-délé, ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀, ó mọ àwọn tí ó ń pa, ó sì mọ àwọn tí ó ń jà lólè, ó mọ àwọn tí ó kórira. Ó sì mọ ìgbésẹ̀ tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé, nítorí ìgbéraga ọkàn rẹ. O ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o ní kí Ọlọ́run kí ó ṣàánú fún ọ, kí ó dáríjì ọ, kí ó wọ ẹ̀ṣẹ̀ rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Àbí ó jẹ́ kí Ọlọ́run kí ó ti ọ jáde kúrò nínú ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́. Képe yóò ṣàánú fún ọ, yóò dáríjì ọ, yóò mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Lẹ́yìn ìgbà tí ó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o gba Ọlọ́run gbọ́ púpẹ̀ aláàánú ni. Olóore ọ̀fẹ́ sí ni pẹ̀lú wípé gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ ipò ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́ nípa ìgbàgbọ́ ni a fi rí Ọlọ́run, nípa ìgbàgbọ́ ni a fi rí ìdáríjìgbà, nípa ìgbàgbọ́ ni a fi rí ìgbàlà lọ́dọ̀ rẹ̀. Gba Ọlọ́run gbọ́, kò yẹ ṣèké, ó ti ní bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ olóòótọ́ àti olódodo ní òun láti dárí ẹ̀ṣẹ̀ náà jì ọ́ àti láti wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo. Gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀, sọ fún wípé mo gbàgbọ́ pé níwọ̀n ìgbà tí mo ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo sì ti kọ̀ wọ́n sílẹ̀, mo gbàgbọ́ nínú ìlérí rẹ kò ti dáríjì mí. Mo gbàgbọ́ pé a ti wọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí nù gẹ́gẹ́ bí ìlérí rẹ, torí Ọlọ́run tí kìí ṣe kéni ọ. Gbàá gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ oníròbìnú jẹ́ ọkàn tí ó ronú pọ̀ àdá jínlẹ̀ jínlẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Sọ wípé ọkàn lè a fi gbàgbọ́, ẹnu lè a fi jẹ́wọ́ sí ìgbàlà. Bí o bá ti jẹ́wọ́, àwọn ẹ̀ṣẹ̀ rẹ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú ìkankíkan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí o sì ti gbàgbọ́ wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ rẹ, pé nísinsìnyí ó sì kó ẹ̀ṣẹ̀ rẹ lọ. Bíbélì sọ fún wa wípé yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ọlọ́run sì ń fẹ́ kí o gbàgbọ́ lẹ́yìn tí o ti jẹ́wọ́, tí o sì ti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wípé agbára Jésù àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ó tó láti dì ọmọ títí dé òpin. Ó tó láti mú ọ dúró láì bojú wẹ̀yìn, láì padà sínú ẹ̀ṣẹ̀, láì tún fara jọ ayé tàbí fara jọ àwọn ọmọ ayé. Agbára ọ̀rọ̀ Ọlọ́run àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tó láti dì ọ mú títí dé òpin, tí ò fi ní ṣìnà. Bí o bá gbàgbọ́, ìgbà tí a bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ni ẹ̀mí Ọlọ́run ni ó máa bá ọkàn wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni wá. Bàbá, ọmọ àti ẹ̀mí, ìwọ tí ó fún wa ní ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ tí ó máa ń tún ìgbésí ayé ọmọ ènìyàn ṣe, ọ̀rọ̀ tí ó máa ń yí ìgbésí ayé wa padà, ọ̀rọ̀ tí ó máa ń mú ohun tí ó ti bàjẹ́ bọ̀ sí ipò, o ti fún wa ní ọ̀rọ̀ rẹ. O sọ wípé ibikíbi nínú ọkàn rere tí a bá gbin ọ̀rọ̀ yìí sí, yóò sì so. A sì dúpẹ́ wípé ọkàn tí a fi gba ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yìí kìí ṣe ọkàn ìdíbàjẹ́, kìí ṣe ọkàn tí ó ń dàgúlá, kìí ṣe ọkàn tí ó ń ṣe ẹ̀fẹ̀, kìí sì ṣe ọkàn tí kò gbàgbọ́, ṣùgbọ́n a gba ọ̀rọ̀ rẹ tọkàntọkàn wípé àwa gan-an ni ó ń bá sọ̀rọ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ wípé gbogbo àwọn tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ìlérí rẹ tí kì í yí padà, dáríjì wọn ní orúkọ Jésù. Bí o bá dáríjì ènìyàn, o máa ń dáríjì pátápátá. Bí o bá mú ẹ̀ṣẹ̀ kúrò, o máa ń mú kúrò títí dé kékeré, títí dé ńlá, títí dé èyí tó ti pẹ́ àti èyí tó wà nítòsí. Ǹjẹ́ bí wọ́n ti gbàdúrà, tí wọ́n sì ké pè ọ́, tí wọ́n jẹ́wọ́, tí wọ́n sì kọ́ ọ sílẹ̀, a bẹ̀ ọ́ wípé ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́ jẹ́ kí ó wọ gbogbo ọkàn tí ó gbàgbọ́ ní orúkọ Jésù. Ó máa ń pa agbára ẹ̀ṣẹ̀ pẹ̀lú. O sì sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kì yóò jọba lórí àwọn ọmọ rẹ mọ́. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ti jẹ́, tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, tí wọ́n sì ti pínyà pẹ̀lú èṣù, pẹ̀lú ayé, pẹ̀lú ẹ̀ṣẹ̀, àti gbogbo ìrera àti ìríra tó wà nínú ayé, a bẹ̀ wípé ẹ̀jẹ̀ ìwẹ̀nùmọ́ ni fi wẹ gbogbo ọkàn pátápátá ní orúkọ Jésù. O ní bí o bá wẹ̀ wá, a ó fojú snow lọ. O ní kò sí bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí wọ́n ti jinlẹ̀, bí wọ́n ti dídò tó, wípé bí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù bí ó bá kan ọkàn kan níbikíbi, wípé gbogbo agbára ẹ̀ṣẹ̀, gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀, pé gbogbo ẹ̀ pátápátá lẹ ó parun. Ǹjẹ́ ń bẹ̀ wípé ìwọ tó ń jọba lé ọ̀run, ìwọ tí ayé jẹ́ àpótí ìtìsẹ́ rẹ̀, ìwọ tí àwọn áńgẹ́lì ti won teriba fun iwo ti o se keri iwo to je pe bi o ba pa ko se ni to le so di aye iwo ti agbara re ko lopin abe wi pe agbara re bi pa awon ese ti o wa ni igbese aye awon ti o ti ronu po ada ti awon ese won ki o le gberi mo ni oruko Jesu se ise agbara re ni okan won je ki ese ki o di rira fun won je ki iwa mimo ki o joba ninu okan won abe wi pe gege bi won ti gbagbo e pe won ti je oko si ti dariji je ki ori fun eni kokan ati olukuluku ti o ni iru igbagbo be bi igbagbo won lesen kesen nisisi ni oruko Jesu je bi a si ti nlo je ki e wa re ki o han lara wa ogo re je ki o han lara wa e wa iwa mimo re je ki o han lara wa ninu oro wa ninu irin wa ninu ise wa ninu gbogbo ibi ti o ma lo je ki awon eniyan ki o mo pe ni tooto eje Jesu ti we wa oro Jesu ti so wa dotun agbara Jesu ti yi wa pada asi nbe o wipe emi re emi mimo ni je ki o ma jeri ninu okan wa wipe ati di omo Olorun asi be o wipe ihirere tooto ni bikibi ti a ba lo je ki o wa ni enu wa ni ojojumo je ki a ma kede ihirere ki a si ma so fun awon elomiran ti o n bo leyin wipe ona igbala wa bi a ba si ti n so fun won ti a si n gbadura pelu won ki a n tan won sona a n be wipe emi kan naa ti o sise ninu okan wa agbara eje kan naa ti o se yipada nigbesi aye wa oro kan naa ti o mu iyipada rere de ba wa je ki o sise ni okan won pelu adupe ko ti gbo njẹ ibukun ti a ti n padanu rẹ lati ẹyin wa nitori aimọ kan wa nitori aigbọ ti rẹ nitori aiju ẹsẹ silẹ tẹlẹtẹlẹ gbogbo awọn ibukun bi ilera bi iwosan anu rẹ ti o ti jina si wa tẹlẹtẹlẹ nisisiyi bata ti ba Jesu dọrẹ ti a ti kọ ẹsẹ silẹ ti a ti di ọmọ ero ijọba ọrun a n bẹ wipe gbogbo ibukun ti o ti fa sẹyin kuro lọdọ wa tẹlẹtẹlẹ yẹ ki won ki o jẹ ti wa ni orukọ Jesu gbogbo alakala orukorun iṣẹ aṣekara lairi ere ni diẹ owo ti a n gba si ajade apo ọna to n le wa ilẹ to na wa abẹ wipe gbogbo ẹ patapata le won kuro lẹyin wa ni orukọ Jesu lati sin lo je ki alaafia re ki o wa ni okan wa je ki ilera re ki o wa ni ago ara wa ati iwa mimo ati alaafia je ki o ma ba wa gbe adupe lowo re wipe o ti gbo ti wa nitori agbadura ni orukọ Jesu Kristi Oluwa wa.
1: Epistle ti Paul apostle si Filemoni ori ikini Paul onde Kristi Jesu ati Timotheo arakunrin wa si Filemoni olufẹ ati alabasise wa owon ati si Afia arabinrin wa ati si Akipu omo ogun egbe wa ati si ijo inu ile re ore ofẹ ati alaafia si yin lati odo Olorun baba wa ati Jesu Kristi Oluwa emi n dupe lowo Olorun nigba gbogbo emi n se iranti re ninu adura mi bí mo ti gbọ́ ti ìfẹ́ rẹ àti ìgbàgbọ́ tí ìwọ ní sí Jésù Olúwa àti sí gbogbo àwọn ènìyàn mímọ́ kí ìdàpọ̀ ìgbàgbọ́ rẹ lè lágbára ní ìmọ̀ ohun rere gbogbo tí ń bẹ nínú yín sí Kristi èmi ṣàní ayọ̀ púpọ̀ àti ìtùnú nítorí ìfẹ́ rẹ nítorí tí a ti tu ọkàn àwọn ènìyàn mímọ́ lára láti ọwọ́ rẹ wá arákùnrin nítorí náà bí mo tilẹ̀ ní ìgboyà púpọ̀ nínú Kristi láti pàṣẹ ohun tí ó yẹ fún ọ ṣùgbọ́n nítorí ìfẹ́ èmi kúkú bẹ̀bẹ̀ irú ẹni bí èmi Paul arúgbó àti ní ìsinsìnyí òǹdè Kristi Jésù pẹ̀lú èmi bẹ̀ ọ́ fún ọmọ mi tí mo bí nínú ìdè mi Onésimo nígbà kan rí ẹni tí ó jẹ́ aláìlérè fún ọ ṣùgbọ́n ní ìsinsìnyí ó lérè fún ọ àti fún mi ẹni tí mo rán padà àní òǹtìkálá rẹ̀ eyi ni ni olufẹ mi eni ti emi ba fe da duro pelu mi ki o le ma se iranse fun mi nipo re ninu ideyin rere sugbon ni aimo inu re emi ko fe se onkan ki ore re ki o ma ba da bi afiyanju se bi ko se ti fe ti fe nitori boya idi re ni eyi ti o fi kuro lodo re fun igba die ki iwo ki o ba le ni titi lai ki se bi eru mo sugbon o ju eru lo arakunrin olufẹ papa fun mi melo melo ju be lo fun o nipa ti ara ati nipa ti oluwa nitori na bi iwo ba ka mi si elegbe re gba bi emi ti kara mi sugbon bi o ba ti se o rara tabi ti o je onigbese kan ka si mi lorun emi paul ni o fi owo ara mi ko emi o san pada ki emi ma so fun o bi o ti je mi nigbese ara re pelu nitoto arakunrin ye ki emi ki o ni ayo re ninu oluwa ti o kan mi lara ninu kristi bi mo ti ni igbekele ninu igboran re ni mo fi kowe si o nitori mo mo pe iwo ti le se ju bi mo ti wi lo ati pelu pese ibuwo sile de mi nitori mo gbekele pe nipa adura yin a o fi mi fun yin epafra onde elegbe mi ninu kristi jesu ki o maku aristaku dema luku awon olubasise mi ki o pelu ore ofe jesu kristi oluwa wa ki o wa pelu emi yin ami eyi ni opin episeli ti paul aposeli si filemoni.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: E je ki agbadura. Baba wa tin be li orun. A dupe lowo yin. We pe loni a wa laye, be ni a wa laye ninu Kristi. A dupe we pe ni igba gbogbo ni en fi anu ati ori ofe yin han fun wa. A dupe fun ife alailegbe ti e fi han wa. Adupe fun ife ninu Kristi Jesu. Adupe fun iya ni pekun. Adupe fun awon ileri yin ti o nki wa laye we pe a o laaja. Adupe we pe emi yin so fun wa we pe bo ti wo ko ri ojo ola yo dara. Adupe we pe e fi wa lokan bale. Adupe we pe e gbin igbagbo sinu okan wa. Igbagbo aye, igbagbo isodomo, igbagbo ti o je ki a ni eri yi ninu okan wa wi pe ko sewu nitori wi pe Jesu Kristi Oluwa Oluso agutan wa omo alade alaafia balogun wa loju ogun wi pe o nje afun wa wi pe o wa nitosi wa ati wi pe nitori be bi ojo ti le nro bi ina ti le njo bi ohunkohun ti le nsele a mo wi pe ko sewu fun omo Olorun. Adupe wi pe awa ni e se ni oloriire. Awa ni e se ni alabokun fun lati je alabapin ninu ibukun atorun wa nitori wi pe loni ni a gbe asia wa soke wi pe nihin le ran wa lowo de. Adupe egba pe ati yin wa baba lati igba ti a ti gbagbo lati igba yi ni e ti se ise arabara ni igbese aye wa baba e ko se wi pe e pa wa mo wi pe e nto wa wi pe a ni idakoro ninu okan wa wi pe Jesu Kristi je ti wa egba pe ati yin wa ni oruko Jesu. Nje odun tuntun la tun bo si yi odun tuntun lati sin Oluwa odun tuntun lati ka oro Olorun odun tuntun lati je alabapin siwaju si ninu ibukun atorun wa odun tuntun lati le gbekele yin ju be lo odun tuntun lati mo wi pe eyin sese lori wa a n bebe wi pe ninu odun tuntun yi igbagbo wa yo re koja igbagbo ti odun ti o koja ibukun ti o ma dale wa lori yo re koja awon ibukun ti odun ti o koja ati isimi ifokanbale ti o ni ninu yin yo re koja ti odun ti o koja. A n beyin wi pe ninu odun yi ni ojojo e o ma je ki okan wa ki o ma simi leyin ki o ma feran yin si ki o ma gbagbo si ki o ma gbadura si ki o si ma ri ibukun ju be lo siwaju ati siwaju loruko Jesu. Loni e ba wa soro loni e pa wa mora loni e ko wa loni e je ki ife wa ki o fese mule ju be lo loni e je ki igbagbo wa ki o dagba ju be lo adupe wepe e ti gbo e se wa loju ti emi ke ba le ri awon ti e ti pese fun wa ninu oro yin loni adupe wepe e ti gbo ni oruko Jesu Christi oluwa wa adupe lowo olorun wipe o je ki a wa laaye loni gege bi o ti mo oni ni isin akoko wa ninu odun titun papa isin ti isoji ki a le ba olorun da maje mu ki a le gbadura si olorun ki a le fi igbesi aye wa le olorun lowo ninu odun titun yi ohun ti olorun pe ba wa soro loni lori re ni oluwa olusuagutan wa oluwa olusuagutan wa eyi ni oluwa ti se olusuagutan wa ko si ohun ti o fini lokan bale ninu aye ti a wa yi ju imo wi pe Jesu Christi o je olugbala ati olusuagutan wa anwo orin Dafidi ori ketalelogun orin Dafidi ori ketalelogun ninu orin Dafidi yi ni a ti ri itoju ibukun ipese ipamo idakoro ti olorun fun awon omo tire o sese gba ti a pe orin Dafidi ori ketalelogun o sese ki a ri awon ti o mo orin Dafidi yi ti won ti ka ti won ti ko ni akosori sugbon o sese wipe ki eniyan mo orin Dafidi yi lai mo olusuagutan ti an soro nipa re ninu orin Dafidi na o si sese ewe wipe ki awon elomiran ki won ki o mo olusuagutan ki won ki o ni gege bi olugbala ki won ki o ni gege bi oluwa won sugbon lai mo awon ipese ati ibukun ti a ti pese sile fun awon omo olorun ninu orin saamu yi o ran mi leti itan kan timoka itan yi so nipa awon ipejopo kan ninu ipejopo yi ni a ti ri agbedegbeyo ti o le ka orin Dafidi ori iketalelogun awa pe eni yi we pe ki o dide duro ki o ka fun awon eniyan ti o joko eni ti o pe je eni ti o dagba eni ti o mo oluwa eni ti o wa ninu Christi agbedegbeyo yi ti o dabi akede sugbon ti o je wi pe o kan mo orin Dafidi nitori pe o le ka ni akasori o so fun agbalagba yi wi pe afi bi o na ba le ka bi o n ba ka tan eni yi ti o je omo olorun ti o ti pe ninu Jesu ti o ti ni iriri ti o ti la opolopo igba koja ninu Jesu Christi sugbon ti o ti ri wipe Jesu to gege bi oluwa gege bi olugbala gege bi olusuagutan o gba wipe ohun o ka orin Dafidi yi pelu leyin igba ti eni yi ti o ba ka tan bi eni yi ti dide be ni o bere orin Dafidi yi ti o be si ni ka o si ka dara dara ti o je wipe nigba ti o ka tan gbogbo awon eniyan won be si ni patewo fun won ho ye nitori wipe o je eni ti oro dun lenu re nigba ti o ka tan ni a wa pe eni ti o mo oluwa eni ti o mo olusuagutan eni ti o mo Jesu eni ti Jesu ti n ba rin lojo ojo eni ti o ni idakoro ninu olorun eni yi o dide duro lati ka orin Dafidi yi kan na o je mo nigba ti eni yi nigba ti o ka tan ko si atewo omije lo n jade loju awon ti o gbo orin Dafidi lenu eni yi be ni won be si ni mu nkan nuju won jade ko si eni ti ko sunkun lojo na nitori wipe won mo wipe eni ti n ka bi o ti n ka be ni o n dun ki lokan won be ni o n je ki won mo Jesu Christi be ni o n je ki won mo olusuagutan ati oluwa ju be lo ni eyin ore yin nigba ti eni yi ka tan ti awon eniyan sunkun ti won nu omije kuro le oju won bẹ́ẹ̀ni ẹni tí ó kọ́kọ́ ka orin Dáfídì yìí bẹ́ẹ̀ni ó wá sí ọ̀dọ̀ ẹni tí ó mọ Ọlọ́run wípé òun rí ìyàtọ̀ nítorí wípé òun mọ orin Dáfídì láì mọ olùgbàlà. Wípé ìyàtọ̀ tí ó wà ní ti onígbàgbọ́ tí ó ka orin Dáfídì ni wípé ó mọ Olúwa, ó tún mọ ọ̀rọ̀ Olúwa, ó mọ Olúwa, ó mọ àánú Olúwa, ó mọ Olúwa, ó mọ ìtọ́ni Olúwa, ó mọ Olúwa, ó mọ ìsinmi tí ó wà nínú Jésù Kristì, ó mọ Olúwa, ó mọ ìbùkún àtọ̀runwá, ó mọ Olúwa, ó mọ àlàáfíà tí ó wà nínú wípé a ti di àtúnbí. Ìyàtọ̀ nìyí. Ó ṣeéṣe kí a rí ẹni tí ó mọ orin Dáfídì orí 23 ṣùgbọ́n tí kò mọ Jésù Kristì tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ó sì ṣeéṣe kí a rí ẹni tí ó mọ Jésù Kristì ṣùgbọ́n tí kò mọ kí ni jíjìn, kí ni gíga, ìbú àti fífẹ̀ àánú Ọlọ́run àti ìpèsè Ọlọ́run tí a pamọ́ fún wa nínú orin Dáfídì yìí. Àdúrà mi ni wípé bí a ti ń kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ lónìí wípé Ọlọ́run yóò ṣe wa lójú, Ọlọ́run yóò fọwọ́ tọ́ wa lé ọkàn, wípé ẹ̀rù kankan kò ní sí nínú ọkàn wa bí a ti wo ìpèsè àti ohun ribiribi tí Ọlọ́run ti lànà sílẹ̀ fún àwọn àjògún ìgbàlà. Ó yẹ kí a mọ olùgbàlà. Báwo ni a ṣe lè mọ olùgbàlà? Kí a mọ̀ ọ́ ní Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́àgùtàn wa, kí àwa náà kí ó lè sọ wípé Olúwa lí olùṣọ́àgùtàn mi, èmi kì yóò ṣe aláìní. Báwo ni a ṣe lè mọ̀ ọ́ gẹ́gẹ́ bí olùgbàlà? Ìwé mímọ́ jẹ́ kí ó yé wa gẹ́gẹ́ bí a ṣe lè mọ̀ ọ́ bí olùṣọ́àgùtàn wa nínú Pétérù kìíní orí 2 láti ẹsẹ 24 dé 25. Ẹni tí ò ń tìka ara rẹ̀ fi ara rẹ̀ ru ẹ̀ṣẹ̀ wa lórí igi pé kí àwa kí ó lè di òkú sí ẹ̀ṣẹ̀ kí a sì di ààyè sí òdodo nípa ìnà ẹni tí a mú yín lára dá. Nítorí ẹ̀yin ti ń ṣako lọ bí àgùntàn ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin padà sí ọ̀dọ̀ olùṣọ́àgùntàn àti bíṣọ́ọ̀bù ọkàn yín. Níhìn-ín ni a jẹ́ kó yé wa yékéyéké bí a ṣe lè mọ Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́àgùntàn wa. Ó sọ nípa wípé ó fi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ wa. Ó sọ nípa wípé ó kú lórí igi lórí àgbélébò. Ó sọ nípa wípé gẹ́gẹ́ bí ó ti kú fún wa, àwa pàápàá a di òkú sí ẹ̀ṣẹ̀, a di ààyè sí òdodo. Ó wá ń sọ fún wa ní 5:25 wípé nítorí tẹ́lẹ̀ a ti ṣako lọ gẹ́gẹ́ bí àgùntàn tí ó sọnù, ṣùgbọ́n ó ní nísinsìnyí nípa ìrònú pọ̀ada nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì, nípa jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa àti kíkọ̀ wọ́n sílẹ̀, nípa rírọ̀ mọ́ àgbélébò Jésù Kristì, nípa wíwẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì pẹ̀lú ìgbàgbọ́ wípé a ti di ẹni tí a dá ní ìdè, ẹni tí a dáríjì, a ti di àgùntàn nínú agbo, àti wípé nísinsìnyí a ti padà sí ọ̀dọ̀ olùṣọ́àgùtàn àti bíṣọ́ọ̀bù ọkàn wa. Níhìn-ín ni ó yé wa bí a ṣe ń di ọmọ Ọlọ́run, bí a ṣe ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí a ṣe ń jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, bí a ṣe ń rọ̀ mọ́ Jésù Kristì láti wọ ẹ̀ṣẹ̀ wa nù. Nítorí wípé ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ rẹ̀ ni ó ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Nítorí bẹ́ẹ̀, bí a bá mọ èyí gẹ́gẹ́ bí ìrírí, bí a bá ní èyí gẹ́gẹ́ bí ìrírí ìgbàlà, ìrírí àtúnbí, ó jẹ́ wípé a jẹ́ ti Ọlọ́run. Kì í ṣe gbogbo ẹni tí ń lọ sílé ìsìn ni à ń pè ní ọmọlẹ́yìn Jésù. Kì í ṣe gbogbo ẹni tí ń ka Bíbélì ni ó mọ ẹni tí ó kọ Bíbélì. Kì í ṣe gbogbo ẹni tí ó wà nínú agbo ni ó ní Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́àgùtàn rẹ̀. Kìkì àwọn tí a ti dáríjì, kìkì àwọn tí a ti wọ ẹ̀ṣẹ̀ wọn nù, kìkì àwọn tí ó ní ẹ̀rí yìí nínú ọkàn wọn wípé Jésù ti sọ wọ́n dòmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀, àwọn ni wọ́n mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà. Mo sọ lẹ́ẹ̀kan wípé ìkan ni kí a mọ olùgbàlà, ìkejì ni kí a mọ ìtọ́ni, ìtọ́jú, ìpèsè àti ìbùkún tí ó jẹ́ tiwa. Nítorí wípé a mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa, bi aba wo orin Dafidi yi dara dara bi aba se ka.

tàti ó fà sẹ́yìn nípa àìgbọràn nípa ẹ̀ṣẹ̀ bí o bá ka orin dábídì orí kọkànléláàádọ́ta ó rìn nígbà tó ń bẹ̀bẹ̀ fún àánú fún ìwẹ̀nàmọ́ fún ìdáríjì fún ayọ̀ ìgbàlà láti padà wá sínú ọkàn òun ó rí wípé o jẹ́ ẹni tí ó mọ ọlọ́run èyí ni ó fi rọ̀ ọ́ lọ́rùn láti lè kọ orin sáàmù yìí wípé olúwa lí olùṣọ́ àgùntàn mi bí ìwọ pàápàá bí o bá ti mọ ọlọ́run bí ìwọ pàápàá bí o bá ti ní jésù bí ìwọ náà bá ti di àtúnbí bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ nígbà náà ni ìwọ náà yóò lè wípé olúwa lí olùṣọ́ àgùntàn mi bí a bá wo ohun tí dáfídì ń sọ níhìn-ín a rí wípé àwọn ẹlòmíràn máa ní ìrírí ògbólógbòó ìrírí àtijọ́ tí kò bá wọn di ọdún tuntun dáfídì kì í ṣe irú ẹni bẹ́ẹ̀ níhìn-ín ló wípé nítòótọ́ láti ẹ̀yìn wá láti kékeré ni olúwa ti jẹ́ olùṣọ́ àgùntàn mi ṣùgbọ́n ó ń fi ọpẹ́ fún ọlọ́run wípé ní àkókò tí ó ń kọ sáàmù yìí ó rí wípé olúwa sì jẹ́ olùṣọ́ àgùntàn òun ìwọ pàápàá ìgbàlà tí ó ń jẹ́rìí nípa rẹ̀ ìdáǹdè tí ó ń jẹ́rìí nípa rẹ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀ tí ó ń jẹ́rìí nípa rẹ̀ ìrírí ìsọdọmọ ti àtúnbí tí ó ń jẹ́rìí nípa rẹ̀ ṣé èyí tí ó wà títí di ìsinsìnyìí ni tàbí èyí tí ó ti kọjá lọ èyí tí ó ní ní ọdún tí ó kọjá ṣùgbọ́n tí kò bá wọ inú ọdún tuntun ó yẹ kí o ní ìdánilójú wípé nínú ọdún tuntun yìí ó jẹ́ ti ọlọ́run wípé o kì í ṣe bí ewúrẹ́ ó jẹ́ àgùntàn nínú agbo ọlọ́run kì í ṣe àgùntàn tí ó ṣáko àgùntàn tí ó sọnù ṣùgbọ́n àgùntàn tí ó ti padà wálé èyí tí ìwọ ìbá lè wí pé olúwa lí olùṣọ́ àgùntàn mi àwọn ẹlòmíràn wọ́n máa ń fi ọjọ́ ìgbàlà wọn dọ́la àwọn ẹlòmíràn wọ́n máa ń sún ọjọ́ ìgbàlà wọn mọ́wájú wọn ò mọ ọ̀rọ̀ ọlọ́run tí ó sọ wípé lónìí ni ọjọ́ ìgbàlà lónìí ni ọjọ́ ìdáǹdè wọn máa sọ wípé nígbò ó ṣe àwọn ò fi ayé wọn fún jésù nígbò ó ṣe àwọn ò fi ayé wọn fún ọlọ́run láti ní ìgbàlà èyí jẹ́ wípé wọn kò fẹ́ olùṣọ́ àgùntàn nísinsìnyí wọn kò fẹ́ olùdáàbòbò nísinsìnyí wọn kò fẹ́ ìdáríjì nísinsìnyí ṣùgbọ́n wọ́n fẹ́ kí olúwa kí ó jẹ́ olùṣọ́ àgùntàn wọn ní ọjọ́ iwájú kí ni irú àwọn ènìyàn bẹ́ẹ̀ yóò ṣe nígbà tí ẹranko búburú nígbà tí ejò láéláé ni nígbà tí èṣù sàtánì bí ó bá dẹ́rùbà wọn tí ó wá sí ìgbésí ayé wọn tí ó fẹ́ pa wọ́n jẹ tí ó fẹ́ da ìgbésí ayé wọn rú kí ni wọn yóò ṣe nígbà tí wọn kò tí ì ní olùṣọ́ àgùntàn bí ó bá jẹ́ irú ẹni bẹ́ẹ̀ tí ó ń fi ọjọ́ ìgbàlà dọ́la bí ó bá jẹ́ irú ẹni bẹ́ẹ̀ tí kò mọ olùṣọ́ àgùntàn tí kò mọ olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn rẹ lónìí ó yẹ kí o fi ayé rẹ fún jésù ó yẹ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ ó yẹ kí o sọ fún ọlọ́run wípé lónìí ni o fẹ́ kí olúwa kí ó jẹ́ olúwa olùgbàlà àti olùràpadà àti olùṣọ́ àgùntàn rẹ kí ni àwọn àǹfààní àwọn ìbùkún tí ó wà nínú wípé olúwa jẹ́ olùṣọ́ àgùntàn wa wọ́n pọ̀ yẹ kí a wò wọ́n ní ìkọ̀ọ̀kan wọ ẹsẹ̀ kìíní olúwa lè olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣe aláìní ó ti dára tó láti mọ̀ nínú ayé tí a wà lónìí ayé tí ó jẹ́ wípé àti jẹun ó dẹ̀tì àti wọṣọ ó dọ̀ràn ayé tí ó jẹ́ wípé a kò ní ànító àti àníṣẹ́kù ayé tí ó jẹ́ wípé àwọn tí wọ́n tilẹ̀ jẹ́ olówó pàápàá wọ́n kígbe wípé nǹkan le ṣùgbọ́n àwa tí a mọ ọlọ́run àwa tí a ní olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa kò sí ẹ̀rù nítorí wípé àwa kì yóò ṣe aláìní ohunkóhun èyí ni ẹ̀rí tí a rí nínú bíbélì wípé ní ìgbà ọ̀dá ní ìgbàkúùgbà wípé olúwa ó máa ń pèsè fún àwọn tirẹ̀ àrántí ìtàn àwọn ọmọ ísírẹ́lì ní aginjù kí wọ́n tilẹ̀ tó kúrò ní oko ẹrú ígíptì ṣe àrántí wípé bí wọ́n ti ń pọ́n wọn lójú sí bẹ́ẹ̀ ni wọ́n ń dàgbà sí bẹ́ẹ̀ ni wọ́n tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni wọ́n lágbára jù bẹ́ẹ̀ lọ nítorí wípé ọlọ́run ló kọjú sí wọn láti ṣe wọ́n lóore nígbà tí wọ́n sì wà ní aginjù a rí wípé kì í ṣe wípé owó ni wọ́n fi ń ra oúnjẹ nítorí wípé mánà látòkè wá ni ọlọ́run fi ń bọ́ wọn.
awon pa pa le so ni igba na wi pe oluwa le o le so agutan won wi pe won ko se alaini onkohun bi o ba da be ni wi pe aisan wa lai si ile iwosan be la mu won laada lofe ni to nje nko be la npese fun won ni ti aso wiwo nko aso ti won wo sorun fun ogoji ojo ko ya be ni ko gbo mo won lara awon wonyi le korin awon wonyi le fofayo wi pe oluwa le o le so agutan won wi pe ni igba ti oluwa je o le so agutan won awon ko se alaini onkohun awa pa pa loni a le so pelu idaniloju a le so eri yi lati enu wa fun awon elomiran wi pe lati igba ti oluwa ti je o le so agutan wa a ko se alaini ohun ti o dara ninu orin dafidi ori keta dilogoji ori dafidi ori keta dilogoji ese ke dogbon emi ti wa li ewe emi si dagba emi ko ichi ri ke ako olododo sile ati ki iru omo re ki o ma sagbe onje orin dafidi yi lo tun je ki o ye wa dafidi yi kana le on so gege bi eni ti o ni iriri gege bi eni ti o mo opolopo eniyan gege bi eni ti o mo opolopo lati gbogbo idile israeli o so wi pe lati igba ti on ti wa li ewe titi ohun fi dagba nisisiyi wi pe ohun o ti ri ke ako olododo sile ati ki iru omo re ki o ma sagbe onje enje ki o da wa loju wi pe olorun ma npese fun awon ti re opolopo eri ni a le so fun wa gege bi ijo gege bi enikokan bi olorun ti npese fun awon ti re mo si mo daju wi pe ninu odun titun yi a o ri wi pe oluwa yo ma pese fun wa oluwa yo ma fun wa ni anito ati anisheku yo ma mu ki ibukun orun ibukun ajemonu ki o je ti wa loruko jesu ninu orin dafidi ori 84 ese kokanla orin dafidi ori 84 ese kokanla nitori oluwa olorun li orun ati asa oluwa yo fun ni li ore ofe ati ogo kosi si ohun rere ti yo fa seyin lowo awon ti rin dede o ti ani lati boju to ni wepe ki arin dede gege bi oro olorun a o ri wepe ibukun ipese atorun wa yo je ti wa a o ri wepe oluwa le le so agutan wa wepe awa ki yo se alaini ohun kohun ninu Filipi ori 4 ese 19 ni Paul apostoli ni o ti je ki o da wa loju ipese ti olorun ni fun awon ti re sugbon olorun mi yo pese ni kikun fun gbogbo aini yin gege bi oro re ninu ogo ninu Kristi Jesu ye ki awo anfani keji ti ani nipa wipe oluwa je oluso agutan wa ki awo ninu orin dafidi ori 17 ese 2 o mu mi dubule ninu papa oko tutu o mu mi dubule ninu papa oko tutu ohun ti onisamu so fun wa nihin ni wipe o mu aniyan kuro ninu okan ohun opolopo nitori akoledo aye yi aniyan poju fun won opolopo ni o je wipe aniyan yi ni o ti di aisan si won lara opo ni o je wipe eje riru ati awon nkan miran ni o ti wa lara won nitori wipe won ni aniyan popo sugbon o so fun anihin wipe o mu mi dubule o fun mi ni isimi okan awa ti a je ti olorun o ye ki a ni isimi nitori eyi ni Jesu Kristi pe wa si o ye ki a ni alaafia ninu okan wa o ye ki a mo wipe ni igba ti olorun fun ara re ti o sese wa ni oloriire ti o je ki a ba Jesu pade ti o ti fun wa ni igbala olorun o ye ki a mo wipe nigba ti olorun ti je ti wa o ye ko si aniyan ninu okan wa ye ki a wo Matthew ori kefa Matthew ori kefa
ese ikokanlelogbon nitori na e ma sese aniyan wi pe kile a o je ati kile a o mu ati asowo li a o fi bo le a o fi wo wa aigbagbo ni o ma mu ki aniyan ki o wa ninu okan wa kile a o je kini ebi yo je bawo ni a o se toju aya bawo ni a o se toju omo bawo ni a o se ran omo lo si ile iwe bawo ni a o se san owo ile ti a n gbe iru asowo ni a o wo bi aso ba gbo mo wa lara kini a o fi paaro re ki bawo ni a o se le gbe igbesi aye irorun ninu aye ti a wa o so fun a wi pe igba ti a ni oluwa gege bi oluso agutan wa a ni oluwa gege bi olugbala olurapada wa e se ti a fi n se aniyan o ni sugbon ki a ma tete wa ijoba olorun na ati ododo re o ni gbogbo nkan won yi le o se fi kun fun yin ninu Matthew ori kokanla lati ese kejidinlogbon Matthew ori kokanla ese kejidinlogbon e wa sodo mi gbogbo eyin ti n sise ati ti a si di eru wuwo le lori emi o si fi isimi fun yin egba ajaga mi si orun yin ki esi ma ko eko lodo mi nitori oninu tutu ati onirele okan li emi eyin o si ri isimi fun okan yin isimi okan o je ohun ti olorun ma fun wa nigbati abamo jesu gege bi oluwa ati olugbala wa nigbati abani jesu gege bi oluso agutan wa o ma fun wa ni isimi ninu okan wa eni o ma je ki onigbagbo ki o ni alaafia ati isimi bi o tile dabi eni wi pe ewu wa lona bi o tile dabi eni wi pe ani idojuko tabi inu ni bini bi o tile dabi eni wi pe ajalu wa lotun o n wa losi sibe sibe okan ma n bale ninu olorun bi o ba wo igbesi aye jesu nitori wipe o ni ki e ma ko eko lodo mi opolopo igba ni awon farisi tabi awon sadusi tabi awon ara awon to n tele herodu opolopo igba ni won wa oro kan lati kasi lese lati mu mo lenu tabi lati ka mo lowo ki won ba le se ni ibi awon eniyan si ma kilo fun jesu wipe se o mo wipe awon farisi n dode re se o mo wipe awon sadusi n dode re sugbon ma n so wipe akoko ohun ko ti to nitori be ohun ti o ye ki o se iba se ni galili iba se ni jerusalemu iba se ni samaria ibi kibi ti o ye ki o lo a ma lo nitori ki e beru o ni ki a ko eko yi lodo ohun wipe baba o wa pelu ohun nitori baba li o ran ohun eni ti o si ran ohun o wa pelu ohun wipe nitori be ko si eru nigbakugba ati ni bikibi o ye ki a wa paapaa ki a je ki okan wa bale o ye ki a wa paapaa ki a ni isimi ninu okan wa ki a mo wipe olorun seso lori wa ki a ko gbogbo aniyan wa le olorun nitori bi a ba ko aniyan wa le olorun o dajo wipe yo ma yóò máa ṣàníyàn nítorí wa nínú Filipi orí kẹrin ẹsẹ̀ ìkẹfà ẹ má ṣe àníyàn ohunkóhun ìbá ṣe nípa ohun tí a ó jẹ ẹ má ṣe àníyàn ohunkóhun iṣẹ́ wo ni a ó ṣe ẹ má ṣe àníyàn ohunkóhun báwo ni a ó ṣe rí owó ilé san ẹ má ṣe àníyàn ohunkóhun báwo ni a ó ṣe bọ́ lọ́wọ́ àwọn ọ̀tá tí wọ́n halẹ̀ mọ́ wa ẹ má ṣe àníyàn ohunkóhun ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́ ẹ máa fi ìbéèrè yín hàn fún ọlọ́run àti àlàáfíà ọlọ́run tí ó ju ìmọ̀ràn gbogbo lọ yóò sọ ọkàn àti èrò yín yóò ṣọ́ ọkàn àti èrò yín nínú Kristi Jésù nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé Jésù máa ń fúnni ní ìsinmi ìsinmi ọkàn ìsinmi ti ẹ̀mí ìsinmi nínú ẹ̀mí wa bí a bá mọ̀ ọ́ gẹ́gẹ́ bí olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn gẹ́gẹ́ bí olùràpadà olùgbàlà wa kí a padà sí orin Dáfídì
ori keta lilogun ese ekeji o mu mi dubule ninu papa oko titu o mu mi lo ni iha omi didake roro o je ke amo ni iwe pe itoni olorun o ma nje ti awon ti o beru re o ma nje ti awon omo igbala itoni olorun o wa fun awon ti won mo jesu gege bi oluso agutan o ti oluso agutan ma nse ni wo pe a lo si waju lati wa ibi ti omi tutu wa omi dida keroro lati wa bi to wa o ma nlo si waju awon agutan lati wa bi ti ki wo ni ewu ibi ti won ki o ha sinu palapala okota ibi ti awon oke ki o le wolu won oluso agutan ati koko lo saaju won oluso agutan je eni ti ma lo saaju wa ke a to se igbeyawo yo lo saaju wa yo wa eni ti o ye ke a fe yo wa eni ti a le fe ti o ni irorun ati alaafia ni idile wa ke a to lo si bi ise kan a ma lo saaju wa ke a to lo si irin ajo a ma lo saaju wa bi o ba ti lo saaju wa yo di wa lowo mu yo ma to wa yo mu wa lo si iha omi didake roro je ki nso nkan kan fun nihin awon elomiran won ki ni akoko idake je laaro won ki le farabale bi awon agutan ba farabale nigba ti oluso agutan ti o nwa ona fun won ti o fi ona han won won ki yo le mo ona ti o dara ari wi pe awon elomiran ti won pe ara won ni onigbagbo won ki ni akoko idake je laaro kini a npe ni akoko idake je akoko ti a ko je ki enikeni ki o soro akoko ti a ko je ki awon ohun ti o wa ninu aye awon wahala ti o wa ninu aye awon ajalu ti o wa ninu aye awon akoledo ti o wa ninu aye awon ojuse ti o wa ninu aye a ko je ki awon nkan wonyi ki o wa sinu okan wa ajoko je akabibeli asi gbadura asi ba olorun soro a je ki olorun ki o mo igbesi aye wa fun ojo yi bi a ko ba ni akoko idake je be olorun ko ni le to wa bi o ba je pe ajila aro lai ka bibeli lai gbadura ati sare jade ati lo soja ati lo sibi okowo wa a ko ni le je ki olorun ki o ma to wa ki o le ma ba wa soro sugbon akoko idake je o je akoko ti a so fun gbogbo eniyan wi pe ki won ki o ma se yo wa lenu a fe ba oba orun oluwa awon oluwa a fe ba soro oba awon oba a fe ba soro a fe ka oro re a fe so e to wa lokan wa a fe so fun a o se kanju bi a tin ka oro olorun ni a so fun emi olorun wi pe ki o si wa loju ki o le je ki a ma wo ka ma ri awon ohun atorun wa ninu oro olorun ninu Habakuku ori keji ese ogun ni Habakuku tin je ki o ye wa oni sugbon oluwa nbe ninu tempili re mimo je ki gbogbo aye paroro ni waju re e je apere fun akoko idakeje wa akoko ti amu gbogbo ariwo orin ariwo cassette ariwo radio ariwo gbogbo nkan apawon ani ki gbogbo nkan ki o wa ni idake je ni waju re ase ka oro re nihi ni o ti le sese fun olorun lati le to wa yo si ma to wa si ha omi dida keroro ninu orin dafidi yi kan na ori ketalilogun ese keta o tu okan wa lara itura wa lati odo olorun bi abani eje gbogbona bi ile ba ngbona bi okan ba ngbona bi o ba dabi eni wipe adana sinu ile fun wa lati ma gbe o ye ki a mo wipe Jesu Christi oluwa oluso agutan oun lo ma ntu okan wa lara oro re ma ntu ni lara ibukun re ma ntu ni lara iwenu mo eje re o ma ntu ni lara idani loju idariji o ma ntu ni lara ati iye ni pekun ti a ni o ma nje itura fun okan wa o tu okan mi lara se ori wi pe ninu aye yi wahala wa ninu aye yi ohun ti o le gbe emi eniyan gbona o po sugbon bi e ba simi le Jesu bi e ba joko ti Jesu
bi e ba mo gege bi oluwa ti olugbalawa a ma tu okan wa lara ninu ese iketa yi kan na o mu mi lo nipa ona dodo nitori oriko re oni ododo wa oni iwa mimo wa olo ma fun wa ni ododo ati iwa mimo nipa ori ofe re ni a fi le gbe igbese aye asegun nitoto idanwo lati odo isu yo wa nitoto ohun ti o da bi eni pe o fe pani sinu ese sinu aye ati ti o fe pani si abe isiru esu yo wa sugbon bi a ba gbekele olorun o ni o mu wa lo o mu mi lo nipa ona ododo nitori oruko re nitori be je ki a gbekele je ki a simile ki o le fun wa ni ododo ati iwa mimo ati so nipa ipese atorun wa ati so nipa isimi ti o ma fun okan wa ati so nipa itura ti o ma fun wa ati we pe ninu ese ikerin oni nitoto bi mo ti le rin laarin aponi foji ojiji ku emi ki o beru ibi kan nitori iwo wa pelu mi nitori ti iwo pelu mi ogo re ati opa re won tu mi ninu o so fun wa nipa idande kuro lowo eru eru ni o ma je ki awon elomiran sa kuro nilu eru ni o ma mu ki awon elomiran sa kuro ninu ijo eru ni o ma mu ki awon elomiran pokun so eru wi pe kini ojo ola yo ti ri eru wi pe ni bo ni kin gbe aye mi gba eru ni eru wi pe awon ota won bura muramu won pinu won pete lori mi kini kin se bawo ni mo se le ni abo oni bi mo ti le rin laarin aponi foji ojiji ku emi ki yo beru ibi kan dapidi o mo ohun ti a npe ni ki a ma rin ni aponi foji ojiji ku se o mo we pe solo o dode dapidi fun igba pepe igba miran o sese ki dapidi ki o wa ni egbe oke ki o wa ni egbe nihin ki Saul ki o wa ni egbe lohun sugbon bi eyi ti le je aponi foji ojiji ku fun dapidi o ni Jesu Kristi ati olorun won ko fi mi sile ri emi ki yo beru ibi kan igba miran o sese ki o je laarin awon Filistini ni dapidi yo gbe ri ara re o ni sugbon ni gbogbo igba yi Jesu Kristi tabi oluwa oluso agutan we pe o to fun ohun awa papa o ye ki a mo we pe bi atile nla la ti o ba ni lero bi atile ri irisi ti o ba ni lero bi awon ota bi won ti le hale o ye ki a mo we pe ko sewo nitori wo pe awa ki yo beru ibi kan bi oluso agutan wa bi o ba wa ni tosi imole aye bi o ba wa ni tosi eru ki yo ba wa nitori okunkun bi a jin de ati iye bi o ba wa nitosi wa a ki yo beru ojiji ku bi kiniwon eya juda bi o ba wa nitosi wa a ki yo beru bi kiniun lailaye ni bi o ti le nke nitori be ki o ye wa wipe eru ko si fun omo olorun ki a sa ma gbadura ki a ma gbagbo ki a ma gbekele olorun o daju wipe yo mu wa segun o ni iwo wa pelu mi ifarahan olorun o je ti wa nigba gbogbo nibi kibi ti a ba wa bi a ba je olooto bi a ba je omo olorun bi a ba wa ninu ododo Jesu Kristi o daju wo pe yo wa pelu wa ninu ese ikarun iwo te tabili o je sile ni waju mi le oju awon ota mi iwo da ororo si mi le ori ago mi si kun akunwo sile iwo te tabili onje ni waju mi li oju awon ota mi li oju awon ota mi awa ti a je eniyan eleran ara bi a ba ri ota tabi bi a ba gburo wipe ota n bo eru a ma ba wa nitori wipe a ko ni isimi a ko ni igbagbo ninu Jesu Kristi ti o je oluwa oluso agutan wa sugbon dapidi n so fun wa wipe bi awon ota ti le wa bi won ti le po ni iye ti a ko le ka won tan wipe oluwa te tabili o n je sile niwaju ohun niwaju awon ota ohun ibere ti o le ni okan re ni wipe e se
ti olorun ko pa gbogbo awon ota won yi re ki abali gbadun tabili ti olorun tesile ni waju wa ohun ti o ye ki o yi oni wi pe olorun ti o ti pa ala si aarin orile ede kan ati orile ede miran olorun ti o ti pa ala si aarin omi ati ile ti o so fun omi wi pe nihi ni omi re ni omi yo de wi pe ko gbodo koja ibe olorun ti de awon ota wa o ti de won mole bi ati le ri won won ko le koja ala tabi aye ti olorun fun won nitori be bi o ba te tabili sile ni waju wa ota le wa sugbon eyi ko di wa lowo awon elomiran a ma saka kiri won ma so wi pe awon ko le wa sinu ijo dipa ninu ekun yi awon fe lo si ijo dipa ninu ekun miran nitori pe eni ti awon ri loju ala o dabi eni pe ko fe ki awon ki orire ko fe ki odun yi ki o yabo fun won bi abaji omo olorun eyi o seun kohun bi ota ti le ba wa joko lori aga kan na eyi o seun kohun bi ota bi o ba ti le ba pejo ninu ile isin kan na o ni iwo te tabili o je sile ni waju mi li oju awon ota mi elomiran won ma so wi pe awon o mo wi pe boya won fe duro ninu ijo abi awon fe wa ibomiran lati lo ma josin ki lo de won ma so wi pe awon laala ni awon ri obirin kan ti o nirungbon abi won ba si ti ri obirin ti o nirungbon o daju wi pe aje ni ru eni be iyen o seun kohun bi eni keni ti le je aje tabi eni keni je oso bi o ti le won ko gbe esomi ki o si ma bura muramo bi ohun ki o ma pade wa loju ala lojojumo iba ni rungbon iba ni ohunkohun lo le ni iyi o seunkohun awa ti a je ti olorun a mo wi pe iwo te tabili o je sile ni waju mi li oju awon ota mi o daju wi pe ire olorun yo wa pelu wa loju awon ota wa a o ma ni ibukun atorun wa loju awon ota wa a o ma ni akunwo sile ibukun loju awon ota wa nitori be je ki okan re ki o bale je ki alaafia ki o wa ni okan re nitori wi pe olorun yo ma dabo bo olorun yo ma pese ni kokun fun o ye ke awo ese kefa ni toto ire ati anu ni yo ma to mi leyin le ojo aye mi gbogbo ire ati anu yo ma je ti wa ni ojojo ni osose ni ososu ti ti odun yi yo fi yipo ore ire ati anu yo ma to wa leyin le ojo aye wa gbogbo ati wi pe emi o ma gbe inu ile oluwa lai lai Jesu ti lo lati lo pese ibugbe sile fun wa o ni ni ile baba mi opolopo ibugbe lo wa iba ma se be mi iba ti so fun yin emi lo lati lo pese aye sile fun yin ibugbe ayeraye yo je ti wa wo awon anfani wo awon ibukun ti o je ti wa nitori wipe amo olorun nje ko ye fun wa lati dide duro lati so fun olorun wipe a fe more lati so fun olorun wipe adupe lati so fun olorun wipe awa lo se loloriire awa lo se loju emi lati mo oluwa gege bi oluso agutan wa dide duro ki o so fun olorun bi o ba ti ni igbala olorun bi e ba ti dari ese re ji o bi o ba je ti olorun ni toto dide duro ki o so fun olorun we pe o dupe we pe baba ku ise awon nkan wonyi ni olorun ti pese sile fun wa awa ti a je ajogun igbala awa ti a je omo olorun awa ti a ti fi eje Jesu Kristi we dupe lowo olorun wi pe oluwa le oluso agutan re ati wi pe awon ibukun wonyi ipese ni kikun isimi fun okan itoni olorun ati itunu ninu okan wa ati imupada bo sipo ati ododo ati iwa mimo ati idande lowo eru ifarahan olorun ekunrere ibukun olorun nipa ti emi ati nipa ti ara ore ati anu nko ati ibugbe ayeraye je ki a dupe lowo olorun wi pe awon nkan wonyi ni o ti pese sile fun wa ki o se pinu wi pe ko si ohunkohun ti o mu igbala Jesu Kristi kuro ninu okan re ki o pinu wi pe ko si ohunkohun ti yo fa o kuro lodo olorun so fun olorun wi pe o fe je tire titi lai gbadura bi aini tabi o ko ba ni igbesi aye re nipa ti emi ni o ni idanwo o si fe je eni ti o segun eni ti o bori so fun olorun sọ fun olorun yo fun olagbara sọ fun olorun yo mu ki gbogbo eru re ki o kuro sọ fun olorun yo pese ni kikun fun gbogbo aini re

Oníwàásù púpọ̀ ni ó wà tí Ọlọ́run kò fi ọ̀rọ̀ fún wọn, ọ̀rọ̀ ìhìnrere, ọ̀rọ̀ ìgbàlà, tàbí ọ̀rọ̀ ìsọdí mímọ́, tàbí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run, tàbí ọ̀rọ̀ tí ó lè ṣe wá pé ṣùgbọ́n láì ní ọ̀rọ̀ Ọlọ́run wọ́n ń wàásù, wọn kì yóò sì jẹ́ àǹfààní fún ẹnikẹ́ni. Ṣùgbọ́n Jésù ń sọ wípé nítorí ọ̀rọ̀ tí ìwọ ti fi fún mi, èmi ti fi fún wọn, wo ìjólótọ Jésù Kristi, wípé kò fi ohunkóhun kún ọ̀rọ̀ tí Ọlọ́run ti fi fún, kò sì yọ ohunkóhun kúrò nínú ọ̀rọ̀ tí Bàbá ti fi fún un. Ó wípé ọ̀rọ̀ tí ìwọ fi fún mi, láì yọ kúrò nínú rẹ̀, láì ṣe àbùlà rẹ̀, tàbí láì fi ohunkóhun kún, ó ní èyí ni èmi fi fún wọn. Sì wo bí àwọn ènìyàn wọ̀nyí ti tẹ́wọ́ gba ohun tí Jésù fi fún wọn. Ó ní wọ́n sì ti gbà á, wọ́n sì ti mọ̀ nítòótọ́ pé lọ́dọ̀ rẹ ni mo ti jáde wá, wọ́n sì gbàgbọ́ pé ìwọ ni ó rán mi. Ẹsẹ̀ ìkẹsàn-án, èmi ń gbàdúrà fún wọn. Ohun tí a ń sọ nìyí ni wípé àwọn wọ̀nyí jẹ́ olóòótọ́, wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, wọ́n gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti wí, wọ́n di ènìyàn mímọ́, ènìyàn ọ̀tọ̀, ènìyàn olóòótọ́. Síbẹ̀síbẹ̀, Jésù ń gbàdúrà fún wọn. Èyí jẹ́ àpẹẹrẹ fún wa wípé àwa pàápàá, bí a bá rí àwọn olóòótọ́ ènìyàn, bí a bá rí àwọn tí ó ti gbàgbọ́ nínú Kristi, bí a bá rí àwọn tí ó fi ẹsẹ̀ múlẹ̀, bí a bá rí àwọn tí ó ń tẹ̀síwájú, bí a bá rí àwọn tí ó ń ṣiṣẹ́ fún Ọlọ́run, bí a bá rí àwọn tí ó gba gbogbo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ṣísẹ̀ntẹ̀lé, ó yẹ kí àwa pàápàá kí a máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́. Láti ẹsẹ̀ ìkẹrìnlá, ó ní èmi ti fi ọ̀rọ̀ rẹ fún wọn, ayé sì ti kórira wọn, nítorí tí wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé. Èmi kò gbàdúrà pé kí ìwọ kí ó mú wọn kúrò lé ayé, ṣùgbọ́n kí ìwọ kí ó pa wọ́n mọ́ kúrò nínú ibi. Wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé. Nígbà mìíràn, àdúrà wa máa ń dádúró lórí àwọn tí wọ́n fi ayé, àwọn tí wọ́n ń bá ayé lọ, àwọn tí wọ́n ń ṣe ọ̀ṣọ́ ayé, àwọn tí wọ́n kó ayé lé ọkàn púpọ̀. A máa ń gbàdúrà fún pé kí Ọlọ́run kí ó gbà wọ́n, kí Ọlọ́run kí ó là wọ́n lójú, ó yẹ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ni ó jẹ́ wípé àwọn tí Ọlọ́run ti fi ọwọ́ tán wọn lọ́kàn, àwọn tí Ọlọ́run ti gba ọkàn wọn là, àwọn tí a ti fún ní oore ọ̀fẹ́ láti má wọṣọ bíi ti ayé, láti má jẹun bíi ti ayé, láti má gbéyàwó bíi ti ayé, láti má ṣe òwò wọn gẹ́gẹ́ bíi ti ayé, láti má tún máa lọ sí àwọn tí ó ń lọ sí ilé oníṣègùn gẹ́gẹ́ bíi ti ayé, ó dàbí ẹni wípé a kì í gbàdúrà fún wọn tó. Ṣùgbọ́n Jésù wípé àwọn wọ̀nyí, bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti kúrò nínú ayé, ìwà ayé, ìrìn ayé, ìjẹun ayé, ìlọ́kọ ti ayé, ìfẹ́ ìyàwó, ìgbéyàwó ti ayé, ó ti kúrò ní ìgbésí ayé wọn. Síbẹ̀síbẹ̀, Jésù ń gbàdúrà fún àwọn wọ̀nyí. Wò ó ní ẹsẹ̀ ogún nísinsìnyí, ó wípé kì í sì ṣe kìkì àwọn wọ̀nyí ni mo ń gbàdúrà fún, ṣùgbọ́n fún àwọn pẹ̀lú tí yóò gba ọ̀rọ̀ mi gbọ́ nípa ọ̀rọ̀ wọn. Àpẹẹrẹ tí a ní nìyí ni wípé bí a ti rí àwọn tí ó dúró, àwọn tí ó fi ẹsẹ̀ múlẹ̀, àwọn tí ó ń tẹ̀síwájú nípa ọ̀rọ̀ Ọlọ́run, ó yẹ kí a máa gbàdúrà fún wọn. Ẹ jẹ́ kí a wo Éfésù orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Éfésù orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Nítorí èyí, èmi pẹ̀lú, nígbà tí mo gbúròó ìgbàgbọ́ tí ń bẹ láàrin yín nínú Jésù Olúwa àti ìfẹ́ yín sí gbogbo àwọn ènìyàn mímọ́, èmi kò sinmi láti máa dúpẹ́ nítorí yín àti láti máa dárúkọ yín nínú àdúrà mi, pé kí Ọlọ́run Jésù Kristi Olúwa wa, Bàbá ògo, lè fún yín ní ẹ̀mí nípa ti ọgbọ́n àti ti ìfihàn nínú ìmọ̀ rẹ̀. Paul ń sọ fún wa níhìn-ín wípé bí òun ti rí wípé àwọn wọ̀nyí wọ́n ti gba Jésù Olúwa wa gbọ́, ó ti gbúròó ìgbàgbọ́ wọn sí Jésù Kristi, ó sì ti rí wípé ìgbàgbọ́ yìí pẹ̀lú ó mú ìfẹ́ sí àwọn ará lọ́wọ́, ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún wọn. Ohun tí a ń sọ nìyí wípé ó yẹ kí èyí kí ó ṣe wa lórí, ó yẹ kí èyí kí ó jẹ́ àpẹẹrẹ fún wa, ó sì ń pè wá níjà wípé bí a ti rí wípé Paul ń bẹ̀bẹ̀, ó sì ń gbàdúrà fún àwọn ará nínú Olúwa, àwọn tí wọ́n jẹ́ olóòótọ́, àwọn tí wọ́n fi ẹsẹ̀

Olè, bí o ti ń gbàdúrà fún wọn, o yẹ kí àwa pàápàá kí a máa gbàdúrà fún àwọn olóòótọ́ onígbàgbọ́ ní àárín wa. Ó fẹ́rẹ̀ jẹ́ pé gbogbo ènìyàn ni ó gba àdúrà gbọ́, ṣùgbọ́n àwọn kéréje ni ó gba gbígba àdúrà láìsinmi àti láìṣàárẹ̀ gbọ́. Bí o bá bèèrè lọ́wọ́ ẹnikẹ́ni tí ó ń pe orúkọ Olúwa, ẹnikẹ́ni tí ó faramọ́ ilé ìsìn kan tàbí ilé ìsìn mìíràn, ó ṣeéṣe kí ó sọ fún ọ wípé òun gbàgbọ́ nínú àdúrà, ṣùgbọ́n irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn kì í gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Ó ṣeéṣe kí a rí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ nínú ilé ìsìn wọn, bí wọ́n bá kọ́kọ́ wọ ilé ìsìn èyí tí ó yẹ kí wọ́n fi gbàdúrà, èyí tí ó yẹ kí wọ́n wọ́ ojú Ọlọ́run, èyí tí ó yẹ kí wọ́n máa sọ fún Ọlọ́run wípé kí Ọlọ́run kí ó bá wọn sọ̀rọ̀ nínú ilé ìsìn wọn ní ọjọ́ náà, ọ̀rọ̀ ni wọ́n máa sọ ní ìta gbangba tàbí nínú ilé. Ó ṣeéṣe wípé bí wọ́n bá ti ń parí ìwàásù, èyí tí wọn ìbá fi gbàdúrà kí wọ́n wá ojú Olúwa láti lè fún ọ ní oore ọ̀fẹ́ láti jẹ́ olùṣe ọ̀rọ̀ náà. Ohun tí a máa ń rí ni wípé ọ̀pọ̀lọpọ̀ irú àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n jẹ́ ẹlẹ́sìn, wọ́n máa sọ̀rọ̀ tàbí kí wọn kí ó máa ṣe okòwò wọn lẹ́yìn tí a bá ti parí ìsìn. Nítòótọ́, wọ́n gbàdúrà wípé ó yẹ, wọ́n gbàgbọ́ wípé ó yẹ láti máa gbàdúrà, ṣùgbọ́n wọn kò ka àdúrà sí ohun tí ó yẹ láti máa gbà láìsinmi àti láìṣàárẹ̀. Èyí ń jẹ́ ìwúrí fún wa, ó sì ń jẹ́ ìpèníjà fún wa. A fi lélẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ wípé gẹ́gẹ́ bí Paul pàápàá ti ṣe, ó yẹ kí àwa pàápàá kí a máa ṣe bẹ́ẹ̀. A gbọ́dọ̀ ní ìrírí bí àdúrà ṣe jẹ́ ohun tí a ní láti tètè ṣe, kí a sì fi kọ́ra láti máa gbàdúrà, kí a sọ àdúrà di bárakú ní ìgbésí ayé wa. A kò gbọ́dọ̀ máa gbàdúrà ségesège, a ní láti máa gbàdúrà déédé. Ohun tí a ń sọ ni wípé àwọn ẹlòmíràn ó ṣeéṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ wọ́n máa gbàdúrà. Ẹ̀kọ́ tí a rí kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wípé ó yẹ kí a máa gbàdúrà déédé lójoojúmọ́, láràárọ̀ àti ní àṣálẹ́ àti ní ìgbà gbogbo, àti bí a ti ń wọ inú ilé ìsìn ní ọjọ́ ìsinmi tàbí ní ọjọ́ ajé báyìí tàbí ní ọjọ́bọ̀ tàbí ní ìgbàkúùgbà, ni ó yẹ kí a máa gbàdúrà, kì í ṣe ségesège ṣùgbọ́n ní déédé. Kí a sì máa gbàdúrà kì í ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan, kí a máa gbàdúrà ní ìgbà gbogbo. Kí a máa gbàdúrà kì í ṣe èyí tí a ń gbàdúrà tí ó kún fún àfẹ̀mí àfẹ̀mí, kí a máa béèrè wípé Ọlọ́run ṣe èyí fún mi, ṣe tọ̀hún fún mi, ṣùgbọ́n kí a máa gbàdúrà pẹ̀lú ìfẹ́ Kristi àti fún ògo Ọlọ́run, kì í ṣe fún ìwà ojúkòkòrò, ṣùgbọ́n kí a máa gbàdúrà ìṣìpẹ̀ fún àwọn ẹlòmíràn. Ó yẹ kí a tilẹ̀ gbàdúrà wípé Olúwa kọ́ wa bí a ti gbàdúrà. Ẹ jẹ́ kí a wo Lúkù, ìwé ìhìnrere ti Lúkù, orí ìkọkànlá, ẹsẹ̀ ìkíní. Ó sì ṣe bí ó ti ń gbàdúrà ní ibì kan, bí ó ti dákẹ́, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé Olúwa kọ́ wa bí a ti gbàdúrà. Èyí yẹ kí ó jẹ́ àdúrà rẹ àti àdúrà mi lónìí wípé Olúwa Ọlọ́run tìkára rẹ̀ yóò kọ́ wa jù bẹ́ẹ̀ lọ bí a ti ń gbàdúrà. Ẹ jẹ́ kí a padà lọ sí Kolose orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Kí ni àdúrà tí Paul apostoli tí ó ń gbà fún àwọn ènìyàn wọ̀nyí? Kolose orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀. A kò sinmi láti máa gbàdúrà wípé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀. Bí a bá ń sọ ìmọ̀ ìfẹ́ Ọlọ́run, ó yẹ kí ó yí ọ wípé gẹ́gẹ́ bí a ti di onígbàgbọ́, lẹ́sẹ̀kẹsẹ̀ tí a fi ayé wa fún Jésù Kristi, a dẹ́kun láti máa ṣe ìfẹ́ inú wa. Kí ni ìyàtọ̀ tí ó wà láàrin ẹlẹ́ṣẹ̀ àti onígbàgbọ́ tòótọ́? Ohun tí a mọ̀ nípa ti ẹlẹ́ṣẹ̀ ni wípé wọn a máa ṣe ìfẹ́ tinú wọn. Kí ni a mọ̀ sí ti onígbàgbọ́? Ohun tí a mọ̀ nípa ti onígbàgbọ́ ni wípé onígbàgbọ́ ń fẹ́ láti mọ kí ni ìfẹ́ Ọlọ́run.
àti láti ṣe ìfẹ́ Ọlọ́run. Bí irú ìyàtọ̀ yìí bí kò bá sí ní ìgbésí ayé rẹ, èyí ni àmì wípé o kò tí ì mọ Jésù. O jẹ́ àjòjì, o jẹ́ àlejò sí ìfẹ́ Ọlọ́run àti sí oore ọ̀fẹ́ tí ó ti ipasẹ̀ Jésù Kristì wá. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni o ti di ọmọ Ọlọ́run, o ní láti ní ìfẹ́, o ní láti ní ìgbóná ọkàn, o sì ní láti ní ìpinnu láti fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run àti ìfẹ́ Jésù Kristì. Ẹ jẹ́ kí a wo Jòhánù orí keje láti ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà, Jésù dá wọn lóhùn, ó sì wí pé ẹ̀kọ́ mi kì í ṣe tèmi bí kò ṣe ti ẹni tí ó rán mi. Èyí kan náà ni a lè sọ fún ọ wípé gbogbo àwọn ẹ̀kọ́ tí o ti ń gbọ́, ẹ̀kọ́ nípa dídi àtúnbí, a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa ṣùgbọ́n ti ẹni tí ó rán wa. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìrònú pẹ̀wàdà wípé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀, kí ó sì wá ojú Olúwa, kí ó sì bẹ̀bẹ̀ fún ìdáríjì àti oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé ọ̀tún. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa, kì í ṣe ti ìjọ kan, ó jẹ́ ti Ọlọ́run tí ó rán wa. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìsọdi mímọ́ wípé kí agbára Ọlọ́run kí ó fa gbòǹgbò ìṣẹ̀tú ní ìgbésí ayé wa, kí ó sì jẹ́ kí ọkàn wa kí ó funfun bí òjò dídì, kí ó jẹ́ kí ìgbésí ayé wa nínú lóde níbikíbi nígbà gbogbo kí ó jẹ́ èyí tí ó wu Ọlọ́run tí ó sì bá ọ̀rọ̀ Ọlọ́run mu. A lè sọ fún ọ wípé irú ẹ̀kọ́ ìsọdi mímọ́ bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀kọ́ tiwa ṣùgbọ́n ó jẹ́ ti Ọlọ́run tí ó rán wa. A lè sọ fún ọ wípé gbogbo ohun tí o ti ń gbọ́ lẹ́sẹlẹ́sẹ tí a sì ń jẹ́ kí ó yí ọ nínú ìjọ yìí, a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa. Nítorí bẹ́ẹ̀, bí a bá rí ẹni tí ó kọ ẹ̀kọ́ tí Ọlọ́run fún ara rẹ̀ tí ó ń kọ́ wa, tí ó ń sọ fún wa wípé bí a kò bá gbé irú ìgbésí ayé yìí, a kò lè wu òun, a kò sì lè rí ojú òun ní ayérayé. Bí a bá rí irú ẹni tí ó kọ ẹ̀kọ́ bẹ́ẹ̀, kì í ṣe ènìyàn ni ó kọ, Ọlọ́run ni ó kọ. Tún wọ ẹsẹ̀ yìí, ẹsẹ̀ ìkẹrìndínlógún, ó ní nítorí náà Jésù dá wọn lóhùn, ó sì wí pé ẹ̀kọ́ mi kì í ṣe tèmi bí kò ṣe ti ẹni tí ó rán mi. Èrèdí tí ó fi sọ̀rọ̀ yìí, àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ń jiyàn ohun tí Jésù ń kọ́ wọn. Bí a ti rí lónìí wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń jiyàn, tí wọ́n sì máa ń fi àáké kọ́rí wípé àwọn kò ní gba ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ kí ó yé irú ẹni bẹ́ẹ̀ bí ó bá wà ní àárín wa ní àṣálẹ̀ yìí wípé ẹ̀kọ́ yìí tí ó ń gbọ́ kì í ṣe ti ènìyàn ṣùgbọ́n ó jẹ́ ti ẹni tí ó rán wa. Ní ẹsẹ̀ ìkẹtàdínlógún, bí ẹnikẹ́ni bá fẹ́ láti ṣe ìfẹ́ rẹ̀, yóò mọ̀ ní ti ẹ̀kọ́ náà bí bá ṣe ti Ọlọ́run tàbí tí bá ṣe ti bí èmi bá ń sọ ti ara mi. Bí o bá jẹ́ olóòótọ́ tí o sì ń fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run, ẹ̀mí Ọlọ́run yóò máa jẹ́rìí ní ọkàn rẹ wípé èyí jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí a wo Kolose orí kẹrin ẹsẹ̀ kejìlá. Epafra, ẹni tí ṣe ọ̀kan nínú yín, ìránṣẹ́ Kristi, kì yín. Òun fi ìwàyà ìjàgbàdúrà nígbà gbogbo fún yín, kí ẹ̀yin kí ó lè dúró ní pípé àti ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run. Èyí ni a fi máa ń jẹ́ kí ó yé wa tí a sì máa ń tẹ̀ mọ́ wa létí ní ìjọ wa níhìn wípé bí o bá jẹ́ onígbàgbọ́ tòótọ́, tí o ti bá Jésù pàdé, ìfẹ́ Ọlọ́run yẹ kí ó jẹ́ ohun tí ó kún ọkàn rẹ. Bí ìrìn ẹsẹ̀ rẹ tàbí ohunkóhun tí o fẹ́ ṣe, ó yẹ kí o wádìí dájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni ìfẹ́ Ọlọ́run? Kí ni ẹ̀kọ́ Ọlọ́run ní orí ohun tí o fẹ́ ṣe? Bóyá o fẹ́ ṣe ìgbéyàwó ni tàbí o kọ́lé. Wọ́n sì sọ fún ọ wípé ó dára láti ṣe ilé yìí. Àwọn ọ̀mọ̀ tí sì sọ fún ọ wípé kí o ra ẹmu tàbí ọtí fún wọn láti lè ṣe ilé tí o kọ́, tàbí o ra mọ́tò. Wọ́n sọ fún ọ wípé ó yẹ kí o lè ṣe àpèjẹ fún wọn lórí ohun tí o ṣe tàbí o bímọ. Wọ́n sì sọ fún ọ wípé èyí ló yẹ kí o ṣe. Ohun tí onígbàgbọ́ ní láti ṣe ni láti béèrè wípé kí ni ìfẹ́ Ọlọ́run, kí ni ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Èyí ni Paul ń gbàdúrà fún àwọn ènìyàn wọ̀nyí wípé kí ẹ̀yin kí o lè kún fún ìfẹ́ Ọlọ́run, fún ìfẹ́ rẹ̀
bi abaso wipe eniyan kun fun nkan kan o je wipe ko si aye lati gba awon nkan miran bi eniyan ba kun fun ife olorun ko si aye lati gba ife tinu mi ni ma se ife abinibi ife awon oju tabi ogba ti o wa ni igboro ife awon obi tabi ife awon elomiran bi a ba so wipe eniyan kun fun sise ife olorun o da bi igba ti a ba gbe koroba kan sile ti a se fi omi kun inu re bi omi ba ti kun inu re ko tun si aye fun awon nkan miran lati fi sinu iru nkan be bi ife olorun ba kun okan re eyi je wipe ko si aye fun nkan miran lati wa ninu iru okan eni be oro ti a so yi wipe ki a kun fun nkan kan je ki n se apejuwe fun o ninu bibeli awon oro olorun ti a lo ibi ti a ti lo oro yi wipe won kun fun nkan won yi ki o le ye wipe nigba ti a ba kun fun ife olorun ko tun si aye fun nkan miran ninu okan wa wo johanu ori ikerin dini ogun ese ikefa kiakia johanu ori ikerin dilogun ese ikefa sugbon nitori mo so nkan won yi fun yin ibanuje kun okan yin kini afiyesi ti o se ninu lilo oro yi kun okan yin ohun ti jesu nso ni wepe o ye ki onigbagbo ni ayo sugbon nigba ti jesu ti so fun won wepe a o pa ohun ohun si lo si ori igi agbelebo lati ko okan won kun fun ibanuje lai ni ayo rara eyi ni a n so fun wa bi nkan kan ba kun okan wa eyi je wepe ko tun si nkan miran ti o kun iru okan be ti o wa ni iru okan be wo luko ori kefa ese ikokanla won si kun fun ibinu gbegbona won si ba ara won ro ohun ti awon iba se si jesu eyi n so nipa awon alaigbagbo wipe won kun fun ibinu gbegbona ko si si ibi kankan ninu okan won ti won fi le ro ohun miran yato si wipe won fe pa jesu kristi e je ki a wo ise awon aposteli ise awon aposteli ori kerin lati ese ikejo si ikewa nigba naa ni peteru kun fun emi mimo nigba naa ni peteru kun fun emi mimo o si we fun won pe eyin olori eniyan awon eniyan ati eyin agbagba bi o ba se pe a n wadi wa loni ni ti ise rere ti a se lara abirun yi abirun naa bi a ti se mu okunrin yi larada ki eyi ki o ye gbogbo yin ati gbogbo eniyan israeli pe li oruko jesu kristi ti nasareti ti eyin kan mo agbelebo ti olorun gbedede kuro ninu oko nipa re li okunrin yi fi duro niwaju yin ni dida ara sasa ohun ti a n so nihin ni wepe peteru tele je eni ti n bero sugbon nigba ti a mu wa si iwaju awon onidajo wonyi ti won fi esun kan wipe ewo ni o se ti o n waasu ni oruko jesu ati ti o n se imunilarada ni oruko jesu o n so ni ki o to soro asofun awe pe o kun fun emi mimo ko si si emi ti ara rara ninu okan re nigba naa tabi emi iberu ninu okan re ni igba naa bi eniyan ba kun fun nkan kan o je wipe ko si aye fun nkan miran ti o lodi si eyi ti o kun ni inu ni aye ni okan re nigba naa ohun ti a n so ni pe lati kun fun ohun kan tumo si pe ko si aye kankan fun omiran mo ninu iru okan eni be bi eniyan ba kun fun ife olorun o ja si wipe o n fe lati se ife olorun ife ti ara ti kuro ife ti awon ojugba ninu aye ti kuro ife ti awon ebi tabi awon ti o wa ni arowoto wa awon aladugbo wa iru ife be o ti kuro ninu okan won paul gbadura pe ki a ma dari awon onigbagbo wonyi ninu ohun gbogbo nipa
ìmọ̀ ìfẹ́ ọlọ́run. Òye ìfẹ́ ọlọ́run ó máa ń yí ìhùwàsí wa padà. Jẹ́ kí n ṣe àpẹẹrẹ fún ọ. Bí o bá mọ̀ gẹ́gẹ́ bí obìnrin tàbí ọkùnrin wípé obìnrin kan tàbí ọkùnrin kan ni ó yẹ kí ó jẹ́ olùfẹ́ rẹ tí ó yẹ kí o fẹ́. Gẹ́gẹ́ bí ìfẹ́ ọlọ́run yóò yí ìhùwàsí rẹ padà sí irú ẹni bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí o ti mọ ìfẹ́ ọlọ́run sí irú ẹni bẹ́ẹ̀ bákan náà ni. Bí a bá mọ ìfẹ́ ọlọ́run ní ìgbésí ayé wa, ìfẹ́ ọlọ́run tí a mọ̀ yìí yóò mú ìyípadà púpọ̀ wá sí ìgbésí ayé wa. Ìfẹ́ ọlọ́run pọ̀ fún wa, ṣùgbọ́n jẹ́ kí n tọ́ka kan sí ọ. Ohun tí a ń pè ní ìfẹ́ ọlọ́run, ohun tí ó sì yẹ kí ó jẹ́ kí ó wà ní ọkàn wa ní ìgbà gbogbo. Ní Tẹsalóníkà kínní orí kẹrin ẹsẹ̀ ìkẹta, nítorí èyí ni ìfẹ́ ọlọ́run, àní wíwà ní mímọ́ yín, kí ẹ̀yin kí ó takété sí agbèrè. Nítorí èyí ni ìfẹ́ ọlọ́run, àní wíwà ní mímọ́ yín. Bí ohunkóhun bá wà tí ó jẹyọ ní ìgbésí ayé wa, tí a ń bèèrè lọ́wọ́ ara wa wípé ǹjẹ́ èyí jẹ́ ìfẹ́ ọlọ́run, ohun tí a lè bèèrè tàbí tí a lè gbéyẹ̀wò ni wípé ǹjẹ́ bí n bá ṣe nǹkan yìí, ǹjẹ́ mo ṣì lè wà ní mímọ́ sí ọlọ́run. Nítorí wípé ìfẹ́ ọlọ́run tí ó ṣáájú ni wípé lẹ́yìn ìgbà tí a ti di ẹni ìgbàlà, lẹ́yìn ìgbà tí a ti ń pe orúkọ Jésù pẹ̀lú wa, lẹ́yìn ìgbà tí a ti faramọ́ àwọn ènìyàn ọlọ́run, ìfẹ́ ọlọ́run fún wa ni wípé kí a jẹ mímọ́. Nítorí bẹ́ẹ̀, bí ohunkóhun bá wá sí ọ lọ́kàn wípé kí o ṣe nǹkan tàbí nǹkan mìíràn, ó yẹ kí o gbé ọ̀rọ̀ yẹ̀ wò wípé bí n bá dáwọ́lé nǹkan yìí, bí n bá ṣe nǹkan yìí, ǹjẹ́ yóò jẹ́ kí n wà ní mímọ́ sí Olúwa? Bí kò bá ní jẹ́ kí n wà ní mímọ́ sí Olúwa, èyí jẹ́ wípé nǹkan náà kò lè ṣe ìfẹ́ ọlọ́run. Jẹ́ kí n tún ṣe àpèjúwe lọ́nà báyìí wípé ó ṣeé ṣe kí o láàlàá. Ní ojú àlá yìí, ẹnìkan sọ fún ọ gẹ́gẹ́ bí ó dàbí ìránṣẹ́ ọlọ́run, ṣùgbọ́n a kò lè sọ ó ṣeé ṣe kí ó jẹ́ ìránṣẹ́ èṣù. Ó ń sọ fún ọ wípé kí o gbé ìgbésẹ̀ yìí tàbí ìgbésẹ̀ mìíràn. Bí o bá jí, ó ṣeé ṣe kí ọkàn rẹ kí o máa sọ fún ọ wípé o ti láàlàá. Ìgbésẹ̀ tí ó sì yẹ kí o gbé ni wípé kí o ṣe báyìí báyìí báyìí. Ṣùgbọ́n yẹ kí o béèrè lọ́wọ́ ara rẹ wípé bí n bá gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí àlá tí mo lá, ǹjẹ́ màá ṣe wà ní mímọ́ sí Olúwa? Nítorí pé ìfẹ́ Olúwa tí ó jẹ́ àkọ́kọ́ ni wípé kí a wà ní mímọ́. Ó ṣeé ṣe kí ẹnikẹ́ni kí ó pè ọ́, kí o sọ fún ọ wípé ò ń rí ilé ìsìn mìíràn, wípé kí o kúrò níhìn-ín níbi tí o wà. Ó sì ń gbàdúrà wípé Ọlọ́run, báwo ni, ṣé kí n wà níbí tàbí kí n tẹ̀lé ẹni tí ó wá pè mí yìí? Kí ni ìfẹ́ Ọlọ́run? Ìbéèrè tí ó yẹ kí o béèrè ni wípé bí n bá kúrò nínú ìjọ tí a ti ń sọ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́sẹsẹ, tí a ti ń jẹ́ kí ó yé wa bí a ṣe lè di ẹni ìgbàlà, bí a ṣe lè jẹ́ mímọ́ fún Ọlọ́run, bí a ṣe lè wà ní ìmúra sílẹ̀ fún ọ̀run rere, bí n bá kúrò nínú irú ìjọ bẹ́ẹ̀ tí mo lọ sí ìjọ mìíràn, ǹjẹ́ ó sì lè ṣeé ṣe fún mi láti wà ní mímọ́ sí Olúwa? Bí a bá bèèrè irú nǹkan wọ̀nyí, a ó mọ kí ni ìfẹ́ Ọlọ́run, tàbí ẹnìkan ló fẹ́ gbà ọ́ síṣẹ́. Ó sì ń sọ fún ọ wípé wọ́n máa ń ta sìgá, wọ́n máa ń ta ọtí, wọ́n máa ń ta nǹkan yìí tàbí nǹkan mìíràn. Ó sì ń bèèrè wípé ǹjẹ́ ìfẹ́ Ọlọ́run ni? Ohun tí ó yẹ kí o gbé yẹ̀wò ni wípé ǹjẹ́ bí mo bá bẹ̀rẹ̀ sí ní ta nǹkan wọ̀nyí, bí mo bá ń gbé májèlé yìí fún àwọn ẹlòmíràn jẹ, ǹjẹ́ màá ṣì wà ní mímọ́ sí Olúwa? Ohunkóhun tí ó lè fẹ́ ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ, ohunkóhun tí ó ń pèrò tàbí tí ó fẹ́ ṣe ìpinnu lé lórí wípé ṣé kí n lọ báyìí, ṣé kí n lọ sí ọ̀nà báyìí, ìbéèrè tí ó yẹ kí o ní ni wípé ǹjẹ́ bí mo bá gbé ìgbésẹ̀ yìí yóò ṣeé ṣe fún mi láti wà ní mímọ́ síbẹ̀síbẹ̀ níwájú Olúwa? Nítorí ìfẹ́ Ọlọ́run fún wa ni láti jẹ́ mímọ́. Ẹ jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i. Kólósè orí kìíní, à ń ka ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ń ṣe ti ẹ̀mí. Èyí lè mú wa wá sí ìkókó kẹta nínú ẹ̀kọ́ wa, ọgbọ́n àti òye nípa ti ẹ̀mí.
ye ki o yi o opolopo ti o dabi eni wo pe won ni ogbon o je ogbon ti aye ke se ogbon ti o ti ati odo olorun wa asin ke wa ni ilo we pe iru ogbon be ko ye ki o je ti wa ko ye ki a fi iru ogbon be se iwa ho e je ki a wo Jacobo ori keta Jacobo ori keta lati ese ketala tali ogbon ti o si ni imo ninu yin e je ki o fi ise re han nipa iwa rere ati iwa tutu ti ogbon bi o ba je wipe to ni ani ogbon atoke wa bi o ba je wipe to ni ani ogbon olorun a o fi han nipa iwa tutu ati iwa irele ati iwa rere ati ododo ese kerinla sugbon bi eyin ba ni owo kikoro ati ija li okan yin e ma sese fefe e ma sese ke si otito ogbon yi ki se eyi ti o ti oke sokale wa sugbon ti aye ni ti ara ni ti emi esu ni o ye ki o ye wa wipe opolopo ni won ni ogbon ati renije ogbon lati seke ogbon lati se agbere tabi panshaga pelu iyawo elomiran ogbon lati ji owo eni eleni ogbon lati se iru ninu oko won won si man jalanka to wi pe awon ni ogbon o se se ki a ri elomiran ti o tile kun fun adura eti okun gbigba adura pelu abela adura pelu turari ti o man so wi pe olorun man la on loye lati renije lati paro tabi lati seke o nje ki o ye wa wi pe iru ogbon be ki se eyi ti o ti oke sokale wa sugbon ti aye ni ti ara ni ti e mesho si ni pelu nitori ibi ti owo orin ija ba gbe wa nibe ni rudurudu ati ise buburu gbogbo wa sugbon ogbon ti o ti oke wa akomo a sì ní àlàáfíà a ní ìpamọ́ra kì í sì ṣòro láti bẹ̀ bí a bá ṣẹ́ a kún fún àánú àti fún èso rere láìsí ègbè tàbí ojúsàájú àti láìsí àgàbàgebè nítorí bẹ́ẹ̀ ni paul ṣe ń gbàdúrà fún àwọn wọ̀nyí wípé bí wọ́n ṣe ń bá ara wọn lò àti bí wọ́n ṣe ń bá àwọn tí ó wà nínú ayé lò wípé kí wọn kí o lè ní ọgbọ́n àtòkè wá òye nípa ti ẹ̀mí ọlọ́run bí o bá wo kọ́rìntì kínní orí kínní ẹsẹ̀ ọgbọ̀n kọ́rìntì kínní orí kínní ẹsẹ̀ ọgbọ̀n ṣùgbọ́n nípasẹ̀ rẹ̀ lé ẹ̀yìn wà nínú kristi jésù ẹni tí ọlọ́run fi ṣe ọgbọ́n àti òdodo àti ìsọdi mímọ́ àti ìdáǹdè fún wa bí o bá fẹ́ ní ọgbọ́n yìí tí ó ti òkè wá a ní láti mọ jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa a ní láti já àwọn ẹ̀ṣẹ́ wa sọnù a ní láti fi òdodo kọ àwọn ẹ̀ṣẹ́ wa sílẹ̀ a ní láti jẹ́ olóòótọ́ bí a bá ti tọ ọlọ́run wa wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà lọ́wọ́ wa nínú wa a fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ pátápátá kí a sì gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jésù kristi ti a ṣẹ́ sílẹ̀ fún wa ti a ta sílẹ̀ fún wa láti lè wẹ̀wánù pátápátá nínú àwọn ẹ̀ṣẹ̀ wa bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá di onígbàgbọ́ tòótọ́ tí a wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù pẹ̀lú ẹ̀jẹ̀ jésù kristi a sọ pé bí jésù bá ti ń wọlé ọgbọ́n àtọ̀run wa yóò wọlé pẹ̀lú ẹ jẹ́ kí a wo timothy kejì orí kẹta timothy kejì orí kẹta láti ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú kristi jésù bí ó bá jẹ́ wípé tòótọ́ ni ó fẹ́ ní ọgbọ́n gbogbo àkọsílẹ̀ tí a ní nínú ọ̀rọ̀ ọlọ́run láti ìbẹ̀rẹ̀ dé òpin láti genesis dé ìwé ìfihàn ó jẹ́ àkójọpọ̀ àwọn ọgbọ́n ọlọ́run tí ọlọ́run fi fún wa láti lè gbé ìgbésí ayé wa nínú ọgbọ́n ọlọ́run bí o bá fiyè sí ohun tí a kà ní ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún yìí ó ń sọ wípé ìwé mímọ́ ni ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́
ninu Kristi Jesu wo ese kerindinlogun gbogbo iwe mimo li oni imisi Olorun o si ni ere fun eko fun ibaniwi fun itoni fun ikoni ti o wa ninu ododo ki eniyan Olorun ki o le pe ti a ti mura sile patapata fun ise rere gbogbo nitori be bi o ba fe je ologbon isise kini ni wi pe ki o gba Jesu gege bi Olowa ati Olugbala nitori wi pe Jesu Kristi ti a nso nipa re yi oun ni ogbon Olorun bi Jesu ba ti nwo inu okan re ari wi pe ogbon Olorun yo wa ninu igbesi aye re Kolose ori keji ese keta sugbon je ki n ka lati ese keji ki o le yi o dara dara ki a le tu okan won ninu bi ati so won po ninu ife ati si gbogbo oro ekun oye ti o daju si imo ohun ijinle Olorun ani Kristi ni a so nipa re ninu ese keta inu eni ti a fi gbogbo isura ogbon ati ti imo pamo si nitori be bi o ba fe ni ogbon atoran wa ogbon ti o le je ki o ma gbe igbesi aye ti o ti Olorun Olorun ti o si je anfani fun ofun ebi re ati fun awon aladogbo re o ye ki o gba Jesu si okan re gege bi Olugbala bi Jesu ba ti nwole okan re ogbon atoran wa yo wo inu okan re ikeji ni wo pe ki o ka iwe mimo oro Olorun ki o si ka gbogbo awon oro Olorun wonyi nitori pe oni yo fun oni ogbon atoke wa nitori eyi ni akosile fun wa gege bi oro Olorun we pe bi abaka oro Olorun yi ni toto yo fun wa ni ogbon lati oke wa je ki a wo Jakobo ori kini ese ikarun bi o ba ku ogbon fun enikeni ki o bere lowo Olorun eni ti fun gbogbo eniyan li opolopo ti ki se baniwe a o se fi fun loni ati ko eko nipa adura fun awon onigbagbo a se ti ri bi Paul ti se akitiyan lati gbadura fun awon arakunrin arabirin olooto ni Kolose eyi si je isiri apere ati ipinija fun olukuluko wa lati ma gbadura fun gbogbo awon eniyan paapa julo fun awon olooto arakunrin ati arabirin a se ti ri bi o ti n pe wa ni ijawe pe a ni lati je eni ti o mo ife Olorun ati ni ohun gbogbo ti a fe se o ye ki a fi iwon ife Olorun duro lolori wipe nje bi a ba se nkan wonyi tabi ti a ba tesi ona yi yo je iranwo fun wa lati wa ninu ife Olorun nipa iwo wa ni mimo ni ailabuko niwaju Olowa a si ti ri wipe a nilo ogbon ati oye nipa ati odo emi Olorun wa bi a ba si ni Kristi ti a ni oro Olorun ti a si n gbadura wipe ki Olorun ki o ma ko wa siwaju ati siwaju si o daju wipe ogbon atoke wa yo je ti wa nisisiya o dide duro awon ti a ti ko loni a mu lo siwaju Olowa wipe ki Olorun ki o je ki awon oro won ki o se wa lanfani iwo ti o dabi eni wipe o ko ti ni igbala Olorun o ye ki o ke pe Olowa o ye ki o so fun Olorun wipe o n fe igbala Olorun ninu okan re tabi iwo ti o ko fi ara re si kika oro Olorun kiko oro Olorun o ye ki o fi ara re si kiko ati kika oro Olorun iwo ti o dabi eni wipe ina igbagbo re n jo reyin o ye ki o so fun Olorun wipe o fe mura o fe je eni ti n gbadura nigba gbogbo eni ti n gbadura deede ati nigba kugba o fe mo ife Olorun o si n fe agbara lati le se ife Olorun ni igbesi aye re o si n bere fun ogbon wipe Olorun fun ara re yio fun ni ogbon ati oye lati rin gege bi ife Olorun gege bi ilana Olorun bi a ba gbadura ti a si ke pe Olorun o daju wipe yio gbo ti o wa bawo ni igbesi aye adura re ti ri bawo ni o se je olooto to nipa adura ni igbesi aye igbagbo re
so fun Olorun pe ki o so de alagbara ninu adura gbigba. Bi ileri Olorun mu o se ileri we pe oyin o gbo ti wa bi a ba ke pe ma se je amotara eni nikan ninu adura gbigba kun fun adura ati ebe fun awon elomiran pelu.

mọ́ orí ọ̀pọ̀lọpọ̀ wa ni Ọlọ́run ti yí padà. Àwọn tí ó jẹ́ wọléwọ̀de tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn tí ó jẹ́ wípé bí wọn ò rí obìnrin láti ṣe pálapàla, láti ṣe ìwà ìfẹ́kùfẹ́, wọn ò lè sinmi. Àwọn tí ó jẹ́ wípé bí wọn ò mu ọtí àmúyíra tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wọn ò lè sinmi lọ́jọ́ kan. Àwọn tí ó jẹ́ wípé bí wọn ò jalè, bí wọn ò já ilé onílé láti bo tiwọn lẹ́yìn, bí wọn ò yí ìwé níbi iṣẹ́, wọn ò lè sinmi. Àwọn tí ó jẹ́ wípé owó oṣù wọn kì í tó wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wọn a máa ti ojú ilé dé ilé, wọn a máa di ẹni tó ń tọrọ àwọn obìnrin, wọn máa tọ lọ́wọ́ ọkùnrin, wọn máa dúró sẹ́gbẹ̀ẹ́ títì, wọn máa wá mọ́tò, wọn máa wá owó. Ṣùgbọ́n nígbà tí orí ọ̀fẹ́ Ọlọ́run wá sí ìgbésí ayé wọn, ìyípadà máa dé. Ìyípadà àtọ̀runwá tó yí ọ̀rọ̀ wọn padà, tó yí ìwọṣọ wọn padà, tó yí ìṣe wọn padà. Ọlọ́run tó fún irú àwọn bẹ́ẹ̀ lórí ọ̀fẹ́, ó dájú wípé bí ìwọ pàápàá bá farabalẹ̀, bí o bá sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ ìyípadà, o ń fẹ́ ìgbàlà tòótọ́, yóò gba ọkàn rẹ là, yóò yí ọ padà, yóò mú àtúnṣe wá sí ìgbésí ayé rẹ. Jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé a ó farabalẹ̀, a ó gbọ́ òfin Ọlọ́run, a ó ṣe ìfẹ́ Ọlọ́run. Ó sì sọ fún wa, o jẹ́ mọ̀, Ọlọ́run ní èrò gíga nípa wa. Bí mo bá ka àwọn ẹsẹ̀ Ọlọ́run wọ̀nyí fún ọ, mo fẹ́ kí o fọkàn balẹ̀ wípé bó ṣe ti ìbùkún ni, ìbùkún wà lọ́dọ̀ Ọlọ́run. Bó ṣe ti òjò ìbùkún ni, Ọlọ́run ṣetán láti rọ òjò ìbùkún sí ìgbésí ayé wa. Kìkì wípé ó fẹ́ kí a jẹ́ elétí ọmọ. Ẹni tí ń gbọ́ràn ohun tí ó sọ fún wa ní ẹsẹ̀ ìkíní yìí, ó ní ǹjẹ́ Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Wípé Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Wòkè níhìn-ín, àwọn ẹlòmíràn tí òye òye wọ́n máa ń tanra wọn jẹ, wọ́n sì máa ń fẹ́ láti tàn wá jẹ. Bí ẹnikẹ́ni bá fẹ́ tàn ọ jẹ, ìwọ má ṣe gbà. Wọ́n máa sọ pé ó lọ darapọ̀ mọ́ àwọn oníbíbélì, àwọn alátúnbí, àwọn tó jẹ́ pé dàtúnbí àdúrà ṣàánú gbogbo ìgbà, bíbélì ní gbogbo ìgbà. Wádìí aláìní, iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ, gbogbo nǹkan apanu lọ́wọ́ ẹ. Má dá wọn lóhùn. Ọlọ́run sọ fún wa pé bí a bá jẹ́ ẹni tí ó ń gbọ́ràn, ó ní èmi ò gbé ọga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Ọlọ́run máa ń jẹ́ ẹni tí ń wí bẹ́ẹ̀, kí ó má ṣe bẹ́ẹ̀ bí rárá. Ọ̀run àti ayé lè kọjá lọ, kí kínní nínú ọ̀rọ̀ Ọlọ́run, nínú ìlérí Ọlọ́run kò ní kọjá lọ láìṣẹ. Ìwọ jẹ́ ẹni tí ń gbọ́ràn, ìwọ jẹ́ ẹni tí ń farabalẹ̀, ìwọ jẹ́ ẹni tí ń fetí sí ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní òun ó gbé ọga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Ó yẹ kí agbẹ̀rí Ọlọ́run jẹ́. Àwọn ọmọ Ísíráẹ̀lì ní sòro ìgbà tí wọ́n wà ní ilẹ̀ Íjíbítì. Wọn ò ní gá, wọn ò ní go, èyí jẹ́ wípé wọn ò ní nǹkan kan rárá. Wọ́n jẹ ẹrú. Àwọn tí wọ́n sì ń ṣe ìsìnrú fún, wọn ò sanwó fún wọn. Wọ́n jẹ́ àwọn tí wọn kò lẹ́nu ọ̀rọ̀ níbikíbi. Ó jẹ́ mọ̀, nígbà tí Ọlọ́run rán oníṣẹ́ tí ó ránṣẹ́ sí wọn, tí ó rán ìránṣẹ́ rẹ̀ sí wọn, tí ó sọ wípé wọ́n ó jáde ní oko ẹrú Íjíbítì, ó ṣòro láti gbàgbọ́. Àwọn wọ̀nyí tí wọ́n jẹ ẹrú, àwọn tí wọ́n ti wà ní ẹrú fún bí 400 ọdún, fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, tí wọn ò ní ohun kan, ó ní òun ó gbé wọn ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Ó jẹ́ mọ̀ wípé Ọlọ́run mú ìlérí rẹ̀ ṣẹ. Kí la ti rí? Bẹ́ẹ̀ ni Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìyanu. Bẹ́ẹ̀ ni Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní dá àwọn ọmọ Íjíbítì lẹ́jọ́, títí àwọn wọ̀nyí tí wọ́n fi jáde. Gbà tí wọ́n jáde, kí ni wọ́n ní? Ṣé wọ́n ní ilé? Ṣé wọ́n ní àwọn dúkìá ayé wọ̀nyí? Ọjọ́ yìí gan ni Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní bùkún wọn. Ni àwọn ọmọ Íjíbítì ni wọ́n bẹ̀rẹ̀ sí ní san owó iṣẹ́ tí wọ́n ti ṣe fún ọjọ́ pípẹ́, tí wọn kò san fún wọn, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fún wọn. Gbà tí wọ́n máa jáde pẹ̀lú ọ̀pọ̀ ohun ìní. Bí wọ́n sì ti ń jáde lọ, ni Ọlọ́run fún ara rẹ̀ ló tún ṣe ìlérí fún wọn pé ẹ̀sà àgbọ́ràn, ẹ̀sà àgbọ́ràn. Nínú ọdún yìí, mo ń fẹ́ ran ọ létí wípé nǹkan tí Ọlọ́run ń sọ fún wa, bí a bá ń fẹ́ ìbùkún Ọlọ́run, ni pé ẹ̀sà àgbọ́ràn. Bí o bá wà nínú ẹbí rẹ, bí wọ́n bá ń fẹ́ pa ọ lọ́kàndà, rántí wípé ọ̀nà sí ìbùkún ni pé ẹ̀sà àgbọ́ràn. Bí o bá wà ní ibi iṣẹ́ tí wọ́n ń dàyàpọ̀, tí wọ́n ń sọ wípé bó o bá rúbọ, bó o bá ṣe àwọn nǹkan tó lòdì fún onígbàgbọ́ láti ṣe, wípé iṣẹ́ á bọ́ lọ́wọ́ ẹ, rántí wípé ẹ̀sà àgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Bí àwọn ẹ̀ ti ń lọ, ní kí la máa rí? Ni wípé oúnjẹ tí wọn ò jẹ rí, oúnjẹ áńgẹ́lì, ni Ọlọ́run rọ̀jò oúnjẹ fún gbogbo wọn, tí ò sí ẹni tí ebi pa. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan,
gbogbo awon ti o je alaisan tele tele gege bi eru olorun wo gbogbo won san o pese fun won o sijibo won o daabo bo won bi won tin lo ko seni to le segun won awon ranti pe eru ni won o tele tele ranti wi pe won o je jagun jagun tele tele ranti wi pe won o loye won o nimo tele tele gbogbo bi ti won lo ni olorun fun ni isegun bi won tin wo ile kenani nigba to ya ari bi olorun ti fun ni isegun ari pe loni israeli tan so nipa o je mo pe won se wa awon miran ti won wa ni asiko ti israeli ati gbagbe won ile ti fun won so mimu sugbon awon mo israeli ti an so nipa re won se wa sibe sibe bi o ba je pe won je onigboran patapata ni o ba ri bi ibukun olorun bi ba ti po tun ni igbese aye won o wa so fun awa ti igbeyin aye deba o so fun awa ti a je onigbagbo nisisin yi o ni mo fe gbe oga mo fe bukun igbese aye re mo fe dabira ni igbese aye re mo fe fun ni alaafia ibukun ati awon ohun ti emi ati ibukun ti ara pelu oni sugbon peti sile parabale si ohun oluwa olorun re ki iwo ki o si se ase re gbogbo ki emi ki o ba le gbe oga ju gbogbo orile ede aye lo wese ikeji gbogbo ibukun won yi yo se se sori re bi yo se ba o bi iwo ba peti si ohun oluwa olorun re so fun mi ba o lo se le se se ki a ma lo le oju ona ki a pade ibukun ki a ma lo ki ibukun ti o sare tete ki o ba le wa ki a koju si otun ki ibukun ki o ki wa ki o si je ti wa ki a koju si osi ki ibukun ki o je ti wa ki a tesi waju ki a ba ibukun pade ki a joko ki ibukun ki o simi pelu wa bawo lo se le se se e ni olorun so fun wa wi pe bi awa o ba fiti si oro tabi ohun oluwa olorun wa wo orin dafidi orin dafidi ori kini lati ese ikini ibukun ni fun okunrin na droni hi bi a ba so wi pe okunrin na o ye ki o ye wa gege bi oluka bibeli wi pe ki se okunrin nikan ni olorun so nipa re e je bi bibeli bi o ti ma n pe ede fun wa wi pe ati okunrin ati obinrin ati omode lokunrin lobinrin ati arugbo lokunrin lobinrin awon wonyi ni olorun so nipa re ibukun ni fun okunrin na okunrin wo se eni ti o mo bibeli ni akasori sugbon ti ki se rara ibukun ni fun okunrin na tani a soro nipa re wi pe yo je eni ibukun se eni ti o wa si lesin nigba gbogbo ti o njoko je bi omo olorun ti o dabi angeli ninu ile esin sugbon ti o buru ju esu lo ti o gbona ninu ile se iru eni be ni a so wi pe ibukun yo wa fun rara o o ni ibukun ni fun okunrin na ti ko rin ni imo awon eniyan buburu ti ko duro le ona awon elese ati ti ko joko ni ibojoko awon elegan awon wonyi ni a npe ni eni ibukun je ki a fara bale ki a wo ohun ti oro yi nso o so fun a wi pe ibukun o jina si wa sugbon bi ibukun yi yo ba wa si igbesi aye wa si okan wa si ara wa si awon omo wa ati si idile wa wi pe o ni ohun ti a ni lati se o ni awon ohun amuye ti olorun bere lowo wa o ni ibukun ni fun okunrin na ti ko rin ni imo awon eniyan buburu ohun ti a ma ri ni wi pe bi o ba di asale awon eniyan ti won gbe oju ile kan na won a gbe ijoko sita awon obinrin won a ma jo soro awon okunrin won a ma soro eti a ma ri ni pe bi okunrin bi oko ba lo si bi ise awon obinrin ti o ku ni ile o seese nile idana o si seese bi ise ba bi ise o ba si lowo won won a joko won a be si ni soro won a ma fun ara won ni imoran won a ma so ti oko ti o ti lo si bi ise won a ma so ti iya oko ati baba oko awon ti won si n ba soro yi won je awon elese won a ma so fun won wipe iwo lo n gbagba ko gba fokunrin yi ojo kan to ba ti boju fun ojo kan to ba ti so fun pe enikeni o le se bo se se pelu e wi pe to ba ti se be ojo kan ni iberu to ni fun oko e ojo kan lo ma kase kuro nle won so pe eh ah ani mo se se niyan
oko mi tele tele o gbona ju nkan mi lo gba ti mo ti boju fun ti mo ti so fun pe ti to ba tun se be wi pe emi papa ma di okunrin mo ilowo ni se o mo won ara e o wa ni ehn abi be ni iwo to so pe o je onigbagbo o fe tele imo awon eniyan buburu awa ti a je okunrin se o mo ni ojo isimi bi abati awon anglican awon methodist ati awon sele onikaluko tan wa ti ile isin won de bi iwo na bi o ba ti ile isin de won a gbe aga ijoko won a gbe jade won a gbe ayo won a gbe sile ibi ti a tin tayo bi eni meji ba ntayo awon meta merin ti ayo ti kan awon ajoko sibe won ma ibi ti won tin so na ma ti ma emu atun wa ati emu mimu iyen wa loto oro siso oro ti ko dara imoran ti ko dara idi ayo ni awon imoran yi na tin jade o sese elomiran idi ludo lo ma joko si lojo osimi fun wakati merin marun ko mo wi pe an ka bibeli ko mo wi pe an gbadura ko mo wi pe an jade lo lati le lo se ise ejere okan idi ludo idi ayo lo ma joko si ibe ni onikaluku lo ma ti ma so tinu re jade ni won ti ma fun ara won ni imoran ti ko dara oni bi o ba fe ibokun ninu odun titun yi oni ibokun ni fun okunrin na ti ko rin pe ti ko rin ninu imo awon eniyan buburu awon elomiran o sese ki o je esan die ni o de se ago ara won ni alabagbe enikan lo ma lo gbe igbo kan jade ani o ni ero ani o ni nkan oni bon ba ti fi pa e lori o n fi pa e lara pe o pari niyan o sun bi omo tuntun ni iwo ti o je onigbagbo o tun se ngba igororo tabi igori lowo enikeni o so fun won wipe oruko Jesu bo ti to fun o bi a ba nfe ibokun o ni a ko gbodo rin ninu imo awon eniyan buburu o se se ki o je pe wahala lo ni nibi ise o se se ki o je wipe boya o ni ejo ni ile ni kotu ni awon elomiran so pe bi mo ba mu e lo sodo woli lagbaja ki ba ti ni ko kuku ni sogun omi na lo ma gbadura si bo ba si ti mu omi na lo nfo mi na we eni to ba nri o a ma rerin si o ni awon to ba ni nkan kan nu si o bo ba ti fomi adura we o ti pari niyan o mo wi pe won fe gba agbara je Jesu Kristi lowo re nigba ton ba ti gbe omi igo abi omi garawa fun o oni tori be ka sora o odun tutun la wa yi o wi pe ki a mo wi pe a ko gbodo rin ninu imo awon eniyan buburu oni eni ti ko duro le ona awon elese a ke ba won duro a ke ba won soro ohun ti mo n so ni wo pe a ke ba won wewe ki awon ma so fun wa wi pe e baba se bayi ba ona ba se bayi o ni eni ti ko joko si ibo joko awon elegan ibo joko awon omuti ibo joko awon elegan ni ibo joko awon ti won je bo kaakiri awon ton ma n fi oro olorun se agalamasa ton ma so pe awon ko ri si oro olorun ibo joko elegan ni o ni awa ti aje omo olorun awa ti ajeni to n tele Jesu Kristi o ni a ko gbodo joko ni ibo joko awon elegan o ni sugbon didun inu re wa li ofin oluwa didun inu re wa li ofin oluwa didun inu wa gege bi oni igbagbo ko si ninu agbere ko si ninu pasaga ko si ninu ko tun je pe alaale ni omo olorun lo ma tun ma wa eni to ni television kaakiri lo ma so pe on fe wo television on fe lo si le cinema on fe lo si le ijo on fe ka iwe tohun on fe ka iwe tibi iwe miran wa ti aworan wa to ma nse fun awon elede yoruba to ma pa won lerin to awon isokuso to ma so ninu e awa ti a je onigbagbo didun inu wa ko ni si ninu iru nkan be oni sugbon didun inu re wa li ofin oluwa ati ninu ofin re li o nse asaro li osan ati li oru eni ti o ba je omo olorun o ni lati ka oro olorun iba se laaro iba se losan iba se ni asale ki a to sun o ni eru eni be a ma se asaro ninu oro olorun a ma ka oro olorun a ma wo itumo oro olorun a ma gba emi olorun laye lati le ma tumo oro olorun fun kini ibukun ti o wa fun iru eni be wese iketa oni yo si dabi igi ti agbin se ti pa odo ti so eso re jade li akoko re ogo ni fun olorun o je mo ibukun wa fun eni ti o ba gba olorun gbo ibukun wa fun eni ti o ba je ti olorun oni yo dabi igi ti agbin adura mi fun o ni odun yi ni pe o dabi igi ti agbin se ti pa odo o ma so eso jade li akoko re ewe re ki yo re
mi o gbo ki o se ami dara dara o aha o ye ke amo wi pe ibuku olorun ni yi ati bo sinu odun tuntun odun ibuku odun ayo odun asiki odun ipese olorun ibuku olorun ko ni ti wa sile o ni ewe re ki yo re o o ni ohun ko to nse ninu odun yi o ma se dede bi o ba gboran si olorun lenu sugbon o so fun ani ese ikerin awon eniyan buburu ko ri be sugbon won dabi iyanbo ti afefe nfe lo nitori na awon eniyan buburu ki yo le duro ni idajo be le awon elese ki yo le duro li awojo awon olododo nitori oluwa mo ona awon olododo sugbon ona awon eniyan buburu ni yo segbe bi a ba gboran si olorun lenu bi a ba ko ese sile bi a ba je ki olorun ki o gba okan wa la bi a ba tun ba fun olorun bi a ba teri ba fun olorun bi a ba gboran si oro olorun bi a ba so fun olorun lodun yi wo pe nile ni lode ni ni igboro ni ikoko ni bi kibi a o ma gboran si oro olorun bi a ba bere ori ofe lowo olorun ti olorun se fun lori ofe ti a je ese sona ti a ko ise sile ti a gbe igbesi aye iwa mimo olorun so fun a wi pe odun yi yo je odun ibukun eje ki a dide duro eje ki a ba olorun soro eje ki a so fun olorun wi pe ori ofe lati gboran ori ofe lati se gege bi oro olorun ori ofe lati rin ye gege bi oro olorun ori ofe lati woso gege bi oro olorun ori ofe lati sin gege bi oro olorun ori ofe lati gbe igbesi aye wa gege bi oro olorun pe ki olorun ki o fun wa pe ki olorun ki o fun wa ki olorun ki o sanu fun wa ki olorun ki o gba okan wa la bi a ba ti ni igbala bi a ba ti ni igbala ki a ni ki olorun ki o so okan wa di mo bi a ba ti ni iso di mo ki a ni agbara emi olorun ki a gbadura we pe ore ofe lati gboran si gbogbo eko ti olorun ko wa ki olorun ki o fun wa odun yi bi a ba se be odun yi o je odun ibukun alaafia olorun yo se wa ni igbesi aye wa eje ki a didi duro eje ki a ba olorun soro ma kanju o so fun olorun wi pe o fe je ni ibukun bi o ba ti ni igbala bi ese ba wa ni igbesi aye re ko ese sile ko si ibukun ninu ese ko si alaafia ninu ese so fun olorun wi pe o fe je ti re titi o fe je ti re titi so fun olorun wi pe o fe je ni ibukun lodun yi o si fe je eni igbala ki ibukun olorun ki o le po ni igbesi aye re.

ẹni tí ó ga ju gbogbo ẹ̀dá pátápátá, ẹni tí ó jẹ́ wípé òun ni orí àti olúwa ohun gbogbo, òun ni ẹni tí a fi ìjọba àti ìdájọ́ lé lọ́wọ́, ní ìkẹyìn òun ni yóò ṣe ìdájọ́ gbogbo ayé. Ó wá ń sọ fún wa ohun tí a jẹ́ nínú Kristi àti ẹni tí a jẹ́ nínú Kristi. Ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ àwọn nǹkan tí a fẹ́ mẹ́nuba lónìí, ni ohun tó jẹ́ ìfihàn ìwé mímọ́ tí a fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ lónìí, nípa wípé a jẹ́ kíkún, a jẹ́ pípé nínú Kristi. Tí àwọn nǹkan wọ̀nyí kò yé, nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a fetí sílẹ̀, kí a fiyè sí ohun tí a ń kọ́ dáradára, kí a má bàa gbá wa lọ kúrò nínú wọn nígbà kan. Àìmọ̀ kan máa mú kí ìjọ kí ó pàdánù ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí ó wà nínú Kristi. Àìmọ̀ kan yìí kan náà ni ó máa mú kí àwọn onígbàgbọ́ kí ó lo ìgbésí ayé wọn láì gbádùn tàbí láì ní púpọ̀ nínú àwọn ohun tí ó yẹ kí wọn kí ó ní nínú Kristi. Nínú ọkàn Ọlọ́run, nínú ète Ọlọ́run, ó ti fi gbogbo ìṣúra pamọ́ nínú Kristi fún wa. Àwọn ohun tí ó ṣe fún wa, ohun tí ó pèsè fún wa nínú Kristi, ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé ó ṣòro láti ṣe àpèjúwe wọn ní kíkún. Ó dàbí ọ̀rọ̀ tí ayabìnrin Sheba tí ó sọ fún Solomoni nígbà tí ó wípé a kò tí ì sọ ìdajì wọn. Bí a bá wo ohun tí a pèsè fún wa nínú Kristi, bí a bá wo ohun tí Ọlọ́run ṣe fún wa nígbà tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ fún wa, a ó rí wípé a kò tí ì sọ ìdajì wọn fún wa. Tàbí kí a kúnkún sọ wípé bí a tilẹ̀ ń kà á, bí a tilẹ̀ ń rí i, bí a tilẹ̀ ń gbàdúrà, tí a sì ní díẹ̀ díẹ̀ nínú àwọn nǹkan tí Ọlọ́run ṣe fún wa nínú Kristi, a kò tí ì rí ìdajì àwọn nǹkan wọ̀nyí, a kò tí ì rí wọn gbà. Gẹ́gẹ́ bí ipò tàbí ààyè tí a wà nínú Kristi, ohun gbogbo ni ó jẹ́ tiwa nínú Kristi. Wo Kọ́rìntì kínní orí kẹta ẹsẹ̀ ìkọkànléní ogún. Nítorí náà, kí ẹnikẹ́ni má ṣe ṣògo nínú ènìyàn, nítorí tiyín li ohun gbogbo. Ó ń sọ fún wa ohun tí a ní nínú Kristi. Ó ní nítorí tiwa ni ohun gbogbo. Ohun gbogbo jẹ́ tiwa, ṣùgbọ́n ní pàtó ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé ìrírí nǹkan wọ̀nyí kò jẹ́ tiwọn, àti ohun tí wọ́n ti rí gbà nípa ti ẹ̀mí, nípa ti ara nínú Kristi kò tí ì dé ojú òṣùwọ̀n. Ó dàbí àwọn tí a rí nínú ìṣe àwọn apóstélì orí kọkàndínlógún. Ìṣe àwọn apóstélì orí kọkàndínlógún ẹsẹ̀ ìkejì. Ó sì wé fún wọn pé ẹ̀yin a gba ẹ̀mí mímọ́ ná nígbà tí ẹ̀yin gbàgbọ́. Wọ́n sì wé fún wọn pé àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mímọ́ kan wà. Ẹ̀mí mímọ́ tí a ti fún àwọn onígbàgbọ́, àwọn tí a ti sọ di mímọ́, àwọn tí ó ti múra sílẹ̀, àwọn tí ó gbàdúrà tí ó wojú Olúwa, àwọn tí ó ti dúró lórí òkè ní yàrá òkè ní Jerusalemu. Ẹ̀mí mímọ́ tí a ti tú dà lé wọn lórí, tí a ti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn nínú ìṣe àwọn apóstélì ní Éfésù, ni Paul ti rí àwọn ọmọ ẹ̀yìn wọ̀nyí tí ó ń bi wọ́n wípé àǹfààní tí a ní nínú Kristi. Agbára ẹ̀mí mímọ́ tí a ní nípa wípé a jẹ́ ti Ọlọ́run. Agbára ẹ̀mí mímọ́ tí ó lè jẹ́ ti wa láti fún wa ní ìṣẹ́gun, láti jẹ́ kí iná ẹ̀mí kí ó máa jó nínú wa. Ẹ̀yin a ti rí igbà nígbà tí ẹ gbàgbọ́, wọ́n wípé àwa kò tilẹ̀ mọ̀ rárá, àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mímọ́ kan wà. Èyí ni ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀, wípé ohun tí a ti ṣe fún wa, ohun tí ó yẹ kí ó jẹ́ ti wa kò jẹ́ ti wọn, nítorí wípé wọ́n jẹ́ aláìmọ̀kan, aláìlóye nípa kíkún tí a ní nínú Kristi. Ọlọ́run ti ṣe ohun púpọ̀ fún wa nípasẹ̀ Kristi. Kí a kúnkún wípé ó ti ṣe ohun gbogbo tí ó yẹ láti ṣe fún wa nípasẹ̀ Kristi. Ìgbàgbọ́ nínú Kristi ni ó máa jẹ́ kí a ní ẹ̀kún nínú Ọlọ́run, àti ọ̀pọ̀ yanturu ọ̀pọ̀lọpọ̀ ohun tí Ọlọ́run ti pèsè fún wa. Ṣùgbọ́n àìmọ̀kan àti àìgbàgbọ́ ni ó máa dí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́, tí ó jẹ́ wípé àti mú ìfẹ́ Ọlọ́run ṣe àti ìlànà Ọlọ́run ṣe kì í jẹ́ tiwọn. Ẹ̀mí mímọ́ ni ó mí sí Paul.

apostoli lati ko si ijowo pe ati se yin ni kikun ninu re ati se yin ni kikun ninu re nje ki o ma se dabi eni wo pe adabi omo olina kuna ti o wa ni ile ajeji ti o wi pe ohun gbogbo ti baba ohun ni o po to be ge to je wi pe awon omo odo won je ajeyo ati ajeseku sugbon ohun ku fun ebi ki o ma ba je wi pe ti wa ri be o ye ki a ko eko yi ki a mo ohun ti a ni ninu Kristi awo idanileko yi ninu akori meta ikini isokan pelu Kristi ikeji kiku ninu Kristi iketa kiku ti a ni kiku ti o je ti wa ikini isokan pelu Kristi ye ki a tun pada si Kolose Kolose ori keji ese ikewa asi ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara an so fun awon wonyi wo pe ati se yin ni kikun ninu re ije ninu Kristi o ye ki a topase oro yi ninu Kristi bi abari eni ti o wo inu ebi wa wa a ma so wi pe o ti di ara wa o je okan ninu wa bi abari eni ti o ti wa ni ita tele tele ti a be wo pe ki o wole ti o si gba isepe wa ti o wole a ma so wi pe o wa ninu ile a ma so wi pe ta ba so wi pe nibo lo wa a ma n toka si ile na wi pe o wa ninu re bi o ba je pe a fe fi ohun kan pamo ti a fi sinu apoti ti a se wa nkan wonyi omo wa ma ran wa leti wi pe o wa ninu re a se toka si apoti e je wi pe bi a ba fe wa nkan wonyi nkan yi ti a wa a o ri nibi ti a fi pamo si ninu apoti mo se apejuwe yi ki o le yi o daradara wi pe nigba ti a so wi pe a ti se wa ni kikun ninu re e je wi pe lakoko ani lati koko wo inu ebi Olorun ani lati koko wa si inu ile Olorun ani lati koko wa sinu ijoba Olorun ani lati koko wa sinu Kristi eni ti o je olugbala fun wa o ye ki o ye wa daradara bi eniyan ba wa lode ti a se fe mu wo inu ile ki a ba le so pe o wa ninu ile o je wi pe o ni lati gbe isise o ni lati kuro lode nibi ti o wa ki o wonu ile bákan náà ni àwa tí a ti wà nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwa tí a ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi tí a ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun àwa tí a ń ṣògo nínú ẹ̀ṣẹ̀ àwa tí a ń yangàn nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí a ti wà nínú òkùnkùn tí a ti wà lóde tí a kò sí ní ìjọba Ọlọ́run bí a bá fẹ́ sọ wípé a wà nínú Kristi a wà nínú rẹ̀ ṣe mọ̀ wípé kí a tó sọ wípé a sọ wa di kíkún nínú rẹ̀ a ní láti kọ́kọ́ wá sínú rẹ̀ nítorí bẹ́ẹ̀ bí a bá fẹ́ wá sínú rẹ̀ a ní láti gbé àwọn ìṣísẹ̀ kan ìṣísẹ̀ tí a ní láti gbé ni wípé a ní láti ronúpọ̀ àdá a ní láti gba Jésù Kristì Olúwa gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá ti rí wípé a gba Jésù Kristì Olúwa gbọ́ ohun tí Bẹ́ẹ̀lì sọ ni wípé a ti di ẹni tí ó wà nínú Jésù a di ẹni tí ó wà nínú Jésù yẹ kí a wo Éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀ nínú ẹni tí ó ń sọ nípa Jésù wípé bí a bá wọ inú Jésù bí a bá wá sínú ìjọba Jésù bí a bá kúrò nínú òkùnkùn bí a bá kúrò nínú ọ̀ṣẹ̀ bí a bá gbé ìṣísẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́ a di ẹni tí ó wọ inú Jésù a ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé àwa tí a ti wà lóde tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwa tí a kò lọ́lọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwa tí a kò sí nínú ìmọ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwa tí a kò sí nínú ìjọba Jésù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a ní gbé ìṣísẹ̀ ìgbàgbọ́ ìgbésẹ̀ ìrònúpọ̀àdà kí a wá sínú Kristi kí a gbàdúrà títí a ó fi ri wípé adarí ẹ̀ṣẹ̀ wa jì wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀
ore ofe re ati wepe bi aba tin wo inu Kristi idalebi yo lo ni igbese aye wa ninu Romu ori kejo ese ikini nje ebi ko si nisisin yi fun awon ti o wa ninu Kristi Jesu ti o piyesi on ti an ka dara dara ti o wa ninu Kristi Jesu awon ti o ti gbe igbese irunupo ada ti won ti wo inu Jesu lo awon ti o ti gbe igbese igbagbo ti won ti gba Jesu Oluwa gbo gege bi Oluwa ati Olugbala won o ni ebi ko si idalebi ko si nisisin yi fun awon ti o wa ninu Kristi Jesu awon ti ko rin nipa ti ara bi ko se nipa ti emi ese ikeji nitori ofin emi iye ninu Kristi Jesu ti so mi di ominira lowo ofin ese ati ti iku gere ti abati gbe igbese igbagbo yi ti ati kuro lode ti ati wo inu ile ti ati kuro lodo esu ti ati di ebi olorun ti a wonu ebi olorun ti ati moruko wa kuro ninu iwe awon elese iwe odaran ti ati koruko wa sinu iwe iye lorun ki akungun so wipe nigba ti ati wo inu Kristi idalebi lo osi lo idajo ti ibade ba wa ni ayeraye o kuro ati wipe aso wa di ominira ese to tin je gaba lori wa tele tele amu kuro adi eni ti o ni ominira kuro lowo ofin ese ati ti iku wo Korinti keji ori karun Korinti keji ori karun lati ese iketa dilogun nitori na bi eni keni ba wa ninu Kristi sori oni bi eni keni ba wa ninu Kristi o ti di ebi Olorun o ti gbe igbese irunupo ada ati igbagbo o ti wo inu Kristi lo o je wipe Kristi ni o je olugbala re wipe bi Olorun ba fe wo ari Kristi ki o to ri ari wipe ati bo pelu eje Jesu pelu ori ofe Olorun ati wipe gbogbo ese ati idalebi igbese aye re ori ofe Kristi o ti mu nkan wonyi kuro nitori na bi enikeni ba wa ninu Kristi enikeni lo wi iba ase omode iba ase agba iba ase kuruntu iba ase omowe bi enikeni ba wa ninu Kristi o sese iba je Jew tabi iba je keferi eni ti o ti je aborisa tele tele bi enikeni ba wa ninu Kristi o sese ki iru eni be ki o ma mo we ki o ma mo we ka o sese ki iru eni be ki o ma ti koja abule re tele tele lati lo si oke okun bi enikeni enikeni bi o ba wa ninu Kristi o sese ki o je wipe ijo wa nihin ni o ti njosin tabi ijo miran ni o ti njosin bi enikeni ba wa ninu Kristi o di eda titun o di eda titun o di eda titun ohun atijo ti koja lo kiyesi won si di titun ohun ti a n so ti o ye wa gbangba ninu oro Olorun ni wipe bi a ba ti wo inu Kristi ti a ko ese sile a o ri wipe igbe aye otun ni e o ma gbe a o ma rin ni irin otun yo je irin ododo a o je eda titun yo wa ninu wa ete ati ilana igbe aye wa yo di titun okan wa yo di titun eri okan wa yo di titun ilana ti a tele yo di titun agbara otun lati bori ese yo wonu igbesi aye wa ki se be nikan ini titun ni yo je ti wa opin ajo wa yo si je opin titun awa ti o je wipe tele tele a je igi idana ti o ye ki a so sinu ina ro apadi sugbon nigba ti a ba gba Jesu ti a wa sinu Kristi o je wipe opin otun ni yo je ti wa eyi ti a ba fi so wa sinu ina tele tele a o lo si orun rere bi a ba so wipe a wa ninu Kristi o ye ki o ye wa wipe opolopo ni o je wipe won ko si ninu Kristi awon ti ko si ninu Kristi kini a ti mo ti won si kini a le so nipa ti won ye ki a wo Jobu ori kefa ese ikokanlelogun nje nisisin yi eyin dabi won
ẹ̀yin tí ẹ̀yin rí ìrẹ̀sílẹ̀ mi àyásìpò yìí ohun tí a ń sọ níhìn ni wípé àwọn tí ó bá jẹ́ wípé wọn kò mọ ọlọ́run tí wọn kò sì sí nínú kristi bí wọ́n bá ní ìdààmú bí wọ́n bá ní rí ìrẹ̀sílẹ̀ bí wọ́n bá rí ohunkóhun àyà yóò máa fò wọ́n wọ́n ó máa jáyà nítorí wípé wọ́n jẹ́ ẹni tí kò mọ ọlọ́run kí a kankan sọ wípé wọ́n dàbí ohun asán níwájú olúwa nítorí wípé wọn kò ní agbára tí ó wà nínú ọlọ́run àti tí ó wà nínú kristi ẹ jẹ́ kí a wo Isaiah orí ogójì ẹsẹ̀ ìkẹtàdínlógún gbogbo orílẹ̀-èdè ni ó dàbí òfo asán níwájú rẹ̀ a sì kà wọ́n sí fún bí ohun tí ó rẹ̀yìn ju òfo àti asán lọ bí a kò bá ní kristi a jẹ́ bí òfo àti asán àwọn ohun òmúlẹ̀ mọ́fọ ayé láwọn máa sátọ̀ lẹ́yìn a kò sì ní ní èrè kankan nípasẹ̀ wọn nítorí ẹni tí kò lọ́lọ́run ẹni tí kò ní jésù ó dàbí òfo àti asán nínú Yohánù orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkarùn-ún ó ní èmi ni àjàrà ẹ̀yin ilé ẹ̀ka ẹni tí ó ń gbé inú mi àti èmi nínú rẹ̀ ó ní yóò so èso ọ̀pọ̀lọpọ̀ nítorí ni yíya ara yín kúrò lọ́dọ̀ mi ẹ kò lè ṣe ohun kan bí a bá fẹ́ jẹ́ ẹni tí ó lè ṣe ohun kan ẹni tí ó ní láárí níwájú olúwa ẹni tí ó ní ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ níwájú olúwa ìgbésẹ̀ tí a ní láti gbé ni wípé kí a wá sọ̀dọ̀ ọlọ́run nípasẹ̀ jésù kristi kí a wọ inú jésù lọ kí a gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́ kí a ba lè jẹ́ ti ọlọ́run ó ní bí a bá ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni yóò jẹ́ tiwa nítorí wípé a ní ìṣọ̀kan pẹ̀lú jésù kristi nínú éfésù orí kejì ẹsẹ̀ ìkẹfà ó sì ti jí wa dìde pẹ̀lú rẹ̀ ó sì ti mú wa jókòó pẹ̀lú rẹ̀ nínú àwọn ọ̀run nínú kristi jésù a jókòó nípa ti ẹ̀mí nínú àwọn ọ̀run èyí jẹ́ wípé kọjá àwọsánmọ̀ kọjá àwọn ẹ̀mí òkùnkùn kọjá agbára sàtánì àti àwọn áńgẹ́lì búburú a jókòó nínú kristi nínú àwọn ọ̀run èyí ni àǹfààní wa bí a bá jẹ́ ti ọlọ́run èyí ni àǹfààní wa bí a bá gba jésù kristi gbọ́ èyí ni àǹfààní wa bí a bá rí i dájú wípé a ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ a sì ti wọ inú kristi lọ nítorí bẹ́ẹ̀ bí o bá ti gba ọlọ́run gbọ́ bí o bá ti wà nínú jésù kristi ó yẹ kí o gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ lónìí nítorí wípé ẹni tí kò bá sí nínú kristi ó jẹ́ asán ó jẹ́ òfo nínú éfésù orí kejì ẹsẹ̀ ìkejìlá pé ní àkókò náà ẹ̀yin wà láìní kristi ẹ jẹ́ àjèjì sí àǹfààní àwọn ọlọ́tọ̀ ísírẹ́lì àti àlejò sí àwọn májẹ̀mú ìlérí ni láìní ìrètí láìní ọlọ́run ilé ayé ẹni tí ó bá wà láìní kristi ó jẹ́ ẹni tí kò ní ìrètí ó jẹ́ ẹni tí kò lọ́lọ́run ó jẹ́ ẹni tí ó jẹ́ pé bí ó bá kú a lọ sínú ọ̀run àpáàdì ṣùgbọ́n bí a bá ti di ti olúwa bí a bá ti di kristi bí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ bí a bá ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ bí a bá ti gba jésù kristi olúwa gbọ́ tí a sì mọ̀ wípé òun ni arọ́pò wa òun ni a fi ṣe ẹbọ fún wa òun ni ó sọ wípé kí ọlọ́run kí ó dáríjì wa nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa bí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí a ti di ọ̀kan pẹ̀lú kristi a sì ti fi ìyè wa pamọ́ nínú kristi pẹ̀lú kristi nínú ọlọ́run wo Kolose orí kẹta ẹsẹ̀ ìkẹta nítorí ẹ̀yin ti kú a sì ti fi ìyè yín pamọ́ pẹ̀lú kristi nínú ọlọ́run a fi ìyè wa pamọ́ pẹ̀lú kristi nínú ọlọ́run ó jẹ́ wípé jésù ni olùgbàlà wa jésù ni ààbò wa jésù ni aṣáájú wa òun ni ó sì lọ pèsè àyè sílẹ̀ fún wa lé ọ̀run a ti fi wá pamọ́ pẹ̀lú kristi nínú ọlọ́run jẹ́ kí a wo kíkún tí a ní nínú kristi
kíkún tí a ní nínú Kristi mo tún ka Kolose orí kejì ẹsẹ̀ ìkẹwàá a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ dúró níbẹ̀ a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ mo fẹ́ kí o wo àpèjúwe yìí bí abárìkànga omi tí a sì ní korobá tí ó jẹ́ wípé ó ṣòfò bí a bá fẹ́ pọn omi tí a ń fẹ́ kí omi yìí kí ó kúnnu garawa tí a fẹ́ bu omi sí a ó jù korobá tàbí garawa yìí a ó jù ú sínú kànga ó ṣeéṣe kí korobá yìí kí ó wà lórí kànga nítòótọ́ ó ní ìdàpọ̀ pẹ̀lú kànga yìí ṣùgbọ́n kò ní ẹ̀kúnrẹ́rẹ́ omi ṣùgbọ́n nígbà tí a bá mi korobá yìí tí a jẹ́ kí ó wọ inú omi lọ tí ó wọ inú omi dé ìsàlẹ̀ bí a bá fẹ́ pa á sókè a rí wípé ohun tí a jù sínú kànga ó kún fún omi bákan náà ni kí a tó mọ kristi kí a tó wà nínú kristi kristi jẹ́ kristi dàbí kànga omi iyè bí o bá rántí nínú johanu orí kẹrin johanu orí kẹrin nígbà tí jésù kristi tí ó ń bá obìnrin kan ara samaria sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ nípa kànga omi jẹ́ kí a kà á láti ẹsẹ̀ ìkẹfà johanu orí kẹrin kànga jacob sì wà níbẹ̀ nítorí náà bí ó ti rẹ jésù tán nítorí ìrìn rẹ̀ bẹ́ẹ̀ ni ó jókòó létí kànga ó sì jẹ́ ìwọ̀n wákàtí kẹfà ọjọ́ obìnrin kan ara samaria sì wá láti fa omi jésù sì wí fún un pé fún mi mu nítorí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti lọ sí ìlú lọ ra oúnjẹ nígbà náà lé obìnrin ara samaria náà wí fún un pé èyí ti rí tí ìwọ fi tí ṣe jù fi ń bèrè ohun mímu lọ́wọ́ mi èmi ẹni tí ṣe obìnrin ara samaria nítorí tí àwọn jù kì í bá àwọn ara samaria lò pọ̀ jésù dáhùn ó sì wí fún un pé ìbá ṣe pé ìwọ mọ ẹ̀bùn ọlọ́run àti ẹni tí ó wí fún ọ pé fún mi mu ìwọ ìbá sì ti bèrè lọ́wọ́ rẹ̀ ohun ìbá sì fi omi èyè fún ọ obìnrin náà wí fún un pé ọ̀gbẹ́ni ìwọ kò ní nǹkan tí ìwọ ò fi fa omi bẹ́ẹ̀ ni kànga náà jìn níbo ni ìwọ gbé ti rí omi èyè náà ẹsẹ̀ kẹtàlá jésù dáhùn ó wí fún un pé ẹnikẹ́ni tí ó bá mu nínú omi yìí òrùn gbẹ yóò sì tún gbẹ ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi ó fi fún un òrùn gbẹ kì yóò gbẹ mọ́ láé ṣùgbọ́n omi tí èmi ó fi fún un yóò di kànga omi nínú rẹ̀ tí yóò máa sun sí iyì àìnípẹ̀kun níhìn ni jésù kristi ti ṣe àpẹẹrẹ wípé òun dàbí omi kànga omi wípé bí ẹnikẹ́ni bá wá sínú kristi kí a tó mọ kristi a dàbí ládùúgbò tàbí bí garawa tó ṣòfò a kò ní iyì a kò ní àlàáfíà a kò ní ìdáríjì a kò ní ìrètí ọ̀run a ṣòfò a kò ní ẹ̀bùn ọ̀run ní ìgbésí ayé wa ṣùgbọ́n bí a bá ti wá sínú kristi tí a rì wá bọ inú kànga omi iyè ó dájú wípé a ó kùn ún pẹ̀lú omi iyè láti inú kristi bí o bá padà sí Kolose orí kejì ẹsẹ̀ ìkẹwàá ó yẹ kí ó yí ọ nísinsìnyí a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ nígbà tí a ti wọ inú kristi nígbà tí a ti jẹ pẹ̀lú kristi a ti gbàgbọ́ nínú kristi a ti ṣe wá lọ́kan pẹ̀lú kristi nígbà tí a ti wọ inú kristi a ní kíkún nínú rẹ̀ ohun gbogbo tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú kristi òun ni a fi wé omi tí ó wà nínú kànga bí a bá gbàdúrà bí a bá gbàgbọ́ bí a bá wà pẹ̀lú kristi nígbà gbogbo a ó ní kíkún wa nínú rẹ̀ jẹ́ kí n ka àwọn ẹsẹ̀ ọlọ́run pọ̀ kí ó lè yí ọ dáradára nínú éfésù orí kìíní ẹsẹ̀ ìkẹta olùbùkúnlé ọlọ́run àti bàbá jésù kristi olúwa wa ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú kristi
eni a pe ni kikun wa ninu Kristi o ti fi gbogbo ibukun emi a ku pi okan sile on gbogbo ti o ye fun wa gege bi igbala on gbogbo ti o ye wa gege bi sodi mimo on gbogbo ti o ye wa ninu ijoba Olorun gege bi agbara emi mimo on gbogbo ti o ye wa gege bi agbara ti o le le arun ati aisan lo ni igbese aye wa agbara ti tuni sile agbara ti dani nide gbogbo re patapata ni aso wipe ati fun wa ni gbogbo ibukun emi lati inu awon orun ninu Kristi Jesu nitori be o ye ke amo wipe kikun wa inu Kristi lo wa awon ohun ti o ye ki o je ti wa a o ri won gba ninu Kristi ki a wo Peteru keji ori kini Peteru keji ori kini ese keta ati ese kerin kari apejuwe kikun wa ninu Kristi Peteru keji ori kini ese keta bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa ninu ogo ati ola nla re o nso ni iwe pe gege bi agbara Olorun ti ri o ti fun wa ni ohun gbogbo eyi ni o je kikun wa ninu Kristi bi abanfe iwosan ko tun leto fun wa lati lo si idi orisa we pe iwosan wa ninu Kristi bi abanfe alaafia ko tun leto fun wa lati lo si iboji tabi sinu aye alaafia wa wa ninu Kristi bi abanfe agbara ko tun leto fun wa lati lo si ijinle okunkun tabi awon egbe okunkun nitori wipe agbara ti a nilo o wa ninu Kristi o ti fun wa ni ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun bi a ba fe agbara lati bori ese agbara lati gbe igbese aye ododo agbara lati ni iwa mimo ohun gbogbo ti o ye wa ohun gbogbo ti o pese wa sile ti o mura wa sile fun orun rere ati pi won fun wa ninu Kristi tun wo le kan si bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa nipa ogo ati ola nla re ese kerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se iye biye fun wa o ti fi awon ileri ti o tobi pupo ati awon ileri ti o se iye biye o ti fi won fun wa pe nipa awon ileri wonyi wipe nipa iwonyi ni ki eyin ki o le di alabapin ninu iwa Olorun nigbati eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife kufe awon ese oro Olorun wonyi won je ki o ye wa wipe tito wa o wa ninu Kristi wipe anito ati anisheku nipa ti emi ati nipa ti ara wipe o wa ninu Kristi ki a kunkun so wipe ohun gbogbo ti a nilo nipa ti ara nipa ti emi gbogbo nkan wonyi ni a ti pese sile fun wa nitori wipe kikun wa wa ninu Kristi ki a mu won ni okookan igbala wa je pipe ninu Kristi ko si omiran ti eniyan le se tabi ti angeli le se tabi ti Mose ti o ti koja lo tabi elomiran ti nbo wa ti o le se nipa igbala wa kiki wipe ki a ronu pada ki a gba Jesu Kristi lo agbo a o si gba wala nitori be je ki o ye o wipe igbala wa ninu Kristi bi o ba gbadura bi o ba ko ese sile bi o ba gba Jesu Kristi lo agbo a o gba okan re la ki se be ni kan soso a ri wipe leyin igba ti a ba ti ni igbala iwa mimo isodi mimo ni a ti pese sile fun wa ninu Kristi Jesu eje re ni ma so ni di mimo eje re ni ma mu ki okan wa ki o funfun lau lau ninu Efeso ori karun ese iketa dilogbon ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o li ogo li aini abawon tabi alebu kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati aini alaini aboko wepe bi e ba fe isodi mimo wepe ki okan wa emi wa inu wa ki o di mimo patapata ari wepe ninu Kristi ni awon nkan wonyi ni won je ti wa wepe a le so wa di mimo bi abato Olorun wa
nipa igbagbo ninu Kristi ki se be ni kan soso bi e ba fi agbara agbara ti emi asopon awe pe eyin o gba agbara nigbati emi mo ba bale yin agbara fun ise esin olorun yo je ti wa bi abato olorun wa nipase Jesu Kristi bi o ba je pe ani aisan ni ago ara wa o ye ki a mo wepe nipa ina Kristi ni amuwa larada nitori be bi a ba wa si ese agbelebo ti a ti so fun olorun wepe a n fe ki gbogbo aisan ki o kuro ni igbesi aye wa bi a ba gba olorun gbo o daju pe a o muwa larada bi o si je wepe a n fe ipese ni igbesi aye wa ohun gbogbo ti o ye fun wa ohun gbogbo ti o ye wa ni a ti fi pamo ninu Kristi fun olukuluko wa ninu Filipi ori kerin Filipi ori kerin ese ikokandilogun sugbon olorun mi yo pese ni kikun fun gbogbo aini yin gege bi oro re ninu ogo ninu Kristi Jesu o ti ale lati mo ni wo pe iba se igbala ni ninu Kristi nikan le ati le ri tabi isodi mimo nipase Kristi nikan sosu lati le ri tabi agbara emi mimo nipase Kristi ni kan soso lati le ri tabi anfe iwosan ni bi a ba gbadura ni oruko Jesu a o ri tabi anfe ipese ni igbesi aye wa we pe Olorun yo pese ni kikun fun gbogbo aini wa ninu gege bi oro re ninu ogo nipase Kristi tabi ninu Kristi o ye ki o ye wa we pe ohun gbogbo ti Olorun ri we pe anilo ninu aye ati ni ayeraye ni ati fi pamo fun wa ninu Kristi bawo ni kikun yi bawo ni o se le je ti wa eyin ni o mu wa lo si akori keta ki a wo Kolose lekan si ori keji ese ikewa ase ti se yin ni kikun ninu re ase ti se yin ni kikun ninu re ki o ye wa we pe opolopo ni o ma nlo si ilesin ti won si ti nlo lati igba ewe fun ojo pipe sugbon ti o je wipe igbala Kristi ko je ti won sibe sibe an fi ye wa wipe a ti se wa ni kikun ninu re awon miran papa won wa si ijo wa nihin sugbon kikun ninu Kristi gbogbo ibukun atorun wa ninu Kristi ko je ti won kini se ohun ti o fa ni wipe won ko ni imo awon ohun ti o ye ki o je ti wa won ko si le gbadura agbayori ki won ki o ni suru titi a o fi bukun won lati oke wa tabi o je wipe won je ole won se imele ninu adura agbegba tabi ki o je wipe aigboran wa ni igbesi aye won sugbon bi a ba le mu aigboran kuro ti a mu ose kuro ti a mu imele nipa ti adura agbegba ti a mu kuro ti a si ni imo ti o peye ninu oro olorun o daju wipe awon ohun ti o ye ki o je ti wa ninu Kristi a o fi won fun wa nitori a ti se yin ni kikun ninu re kini ohun ti a le fi eyi we tabi kini a ri eyi si nigba ti a ti se wa ni kikun ninu re ti o je wipe ohun gbogbo ibukun orun o ye ki o je ti wa bawo ni o ye ki a ti ma gbadura je ki a wo Johanu ori kerinla lati ese iketala ohunkohun ti eyin ba si bere le oruko mi iba se igbala ohunkohun ti eyin ba si bere le oruko mi idariji ese ni ireti orun ni iye ani pekun ni ohunkohun ti eyin ba si bere le oruko mi ohun naa lemi o se ki a le yin baba logo ninu omo o n so fun a wipe bi o ba je wipe a ri pe ninu okan wa a ko ti so wa di mimo a ri pe ninu okan wa gbogbo ese si wa nibe sibe a ri pe ninu okan wa nigba miran bi eniyan ba se wa etanu ma n wa sinu okan wa o ma n dabi eni pe bi a ko ti le gbesan emi ati gbesan ero ati gbesan o ma n po jojo ninu okan wa o ni bi a ba beere lowo olorun we pe ki o so wa di mimo nitori ohunkohun ti eyin ba si beere le oruko mi ohun naa le emi yoo se bi o ba fe di eni ti o ni isodi mimo eni ti o ni iwa mimo eni ti o ni ododo eni ti o je wipe igbesi aye re yoo dabi ti Kristi ninu ati lode o le beere lowo olorun ohunkohun ti eyin ba si beere loruko mi ohun naa le emi o se bi a ba n so pe ohunkohun ti eyin ba beere loruko mi awon miran iwosan nikan soso ni won ma n beere awon miran idande nikan soso ni won ma n beere won ki beere wepe ki a fun oni igbala
ki a le pese won sile fun orun ki a le pese won sile fun bibo Kristi o ye ki a mo we pe igbalaju ewosan lo o ye ki a mo we pe iso di mimo oju ewosan lo o ye ki a mo pe bi agbara olorun agbara emi olorun bi o ba so kale si igbesi aye wa pelu ina emi ti o jo awon nkan ti ko ni lari ni igbesi aye wa o ye ki a mo we pe ifikun ni agbara emi olorun oju awon nkan kekeke miran ti a ma bere lo on ko teyin ba bere bi oruko mi e ba se igbala e ba se sori mimo e ba se ifi agbara emi olorun kun ni oni ohun na le mi o se bi o ba si je ewosan oni emi o se bi o ba je idande oni emi o se bi o ba je pe ki a pese fun aini re oni emi o se ohun na le mi o se ki a le yin baba logo ninu omo ninu ese ikerinla bi eyin ba bere ohunkohun igbala ni ohunkohun isodi mimo ni ohunkohun agbara emi olorun ni igbesi aye re ni ohunkohun ore ofe ju be lo ti o fi le ma gbe igbesi aye asegun lori ese bi eyin ba bere ohunkohun li oruko mi emi o se ni Johanu ori kedogun ese ikeje Johanu ori kedogun ese ikeje bi eyin ba ngbe inu mi ti oro mi ba si ngbe inu yin e o bere ohunkohun ti e ba fe a o se se fun yin bi olorun ba fun wa ni anfani ti o tobi to bayi wipe a le bere ohunkohun ti a ba fe ti a si ri wipe ini lorun aye lorun ile ogo loke wipe oju toro kobo ti a ma bere lo e se ti a ko fi bere lowo olorun wipe nigba ti a ba pa ojude ni iku wipe a fe ri olorun a fe ri jesu kristi loju koju ese bi abamo wipe lati di orun lati joko lori ite pelu jesu kristi lati ni alaafia ninu okan wa ki a si ri pe ati gbogbo idalebi ati mu kuro bi abamo wipe awon nkan wonyi se yebiye igbala emi wa wipe ohun ni oro ti o tobi ju ti o poju ese ti a ko fi bere lowo olorun bi abamo wipe isodi mimo ni ohun to se pataki ti a o le fi ri oju olorun nitori o wipe lai si iwa mimo ko si eni ti yo ri olorun bi abamo wipe a ti pese re sile fun wa wipe anfani wa ni ogun ati ini wa ni lati ni isodi mimo ese ti a ko fi bere lowo olorun bi abamo wipe a je alailagbara wipe a fi bi agbara emi olorun bi o ba wa si igbesi aye wa ki o so waji ki o fi ina mi ki o fi jo gbogbo ti ko ni lari ni igbesi aye wa ki o fun wa ni agbara ati gbadura agbara lati di ileri olorun mu agbara lati duro tiri ninu inu nibi ni agbara lati se asepe aseye ise esin onigbagbo ni a ba ri pe aje alailagbara aje eni ti o ni irewesi pe a ko ni itara ti o ye ki a ni ti a si mo wipe bi ina emi olorun bi o ba sokale lewa lori bi agbara emi olorun bi o ba sokale lewa lori wipe gbogbo aigbagbo ni yo pora gbogbo irewesi ni yo po lo gbogbo ki a ma sun ninu adura ni yo po lo ati wipe gbogbo aile duro ti olorun ni yo sa lo ni igbesi aye wa e se ti a ko fi bere wipe a n fi agbara olorun bi a ba ti gba okan wa la bi a ba ti so wa di mimo wipe a n fe agbara ifikun ni agbara olorun e se ti a ko fi bere o ni bi eyin ba n gbe inu mi ti oro mi si n gbe inu yin e o bere ohunkohun ti e ba fe a o se se fun yin o ye ki a mo wipe ohun gbogbo ni o ti setan ohun gbogbo ni jesu kristi ni o ti ra fun wa ni o ti pese fun wa ninu romu ori kejo ese ikejilelogbon eni ti ko da omo ohun ti kara re si sugbon ti o jowo re lowo fun gbogbo wa yo ha ti se ti ki yo fun wa li ohun gbogbo pelu re lope ofe nigbala ki se wipe a n fe owo lati ra igbala olorun yo fun wa ni ohun gbogbo lope ohun fe isodi mimo ni ofe ni o n fe agbara emi ni igbesi aye re ofe ni o n fe ki agbara emi olorun ki o wa ta oji ki o wa so oji ofe la n gba lowo olorun o n fe iwosan ni ofe la n gba lowo olorun tabi o n fe idanisile lowo awon emi okun ti o na olowo ofe la n gba ibukun orun yanturu ni igbesi aye re lo n fe ni o ni olorun funrara re
ti ko da omo re si sugbon ti o jowo re lowo fun gbogbo wa lati ko ese wa lo on ki o ha fun wa ni on gbogbo pelu Kristi lope o ye ke amo we pe lope ni on gbogbo ti olorun pe lati se fun wa ki a to gbadura e je ki a wo ifihan ori kokan le logun ifihan ori kokan le logun lati ese ikepa o si we fun mi pe o pari o si we fun mi pe o pari se o ranti awon oro won yi lori igi agbelebo ohun la tun so nihin emi ni alpha ati omega ipilese ati opin emi o si fi omi fun eni ti o ngbengbe lati orisun omi iye lope ranti wi pe ofe ni igbala ofe ni isodi mimo ofe ni agbara mi olorun atoke wa ofe ni isoji ofe ni iwosan ranti wi pe ofe ni idande ranti pe gbogbo ibukun emi lati orun wa ofe ni eni ti o ba si segun ni yo jogun nkan wonyi emi o si ma je olorun re ohun o si ma je omo mi eni ti o ba si segun yo jogun kan wonyi an so nipa wi pe nigbati a ba de orun opolopo ogun ati eni ni yo je tiwa nitori wi pe awa ninu Kristi igba yi gan ni a ri ekunrere itumo ohun ti a so fun wa ninu Kolose ori keji ese kewa wi pe ati seyin ni kikun ninu re lese kese ti a ba ba Jesu pade ni o bere si ni to kikun inu Kristi wo bi a ba tin jinle ju be lo ti a ni isori mo a o tun ma to jijin ife ati gbigboro ife olorun ju be lo a o tun ma to kikun ninu Kristi a ma to ju be lo bi a ba tin fun ni agbara mi olorun a o tun ma to ju be lo nigba ti o ba ya ti a ba gba wa soke ti a ba pa alada ti a ba ri Jesu Kristi loju koju ti a ba mu wa lo si orun ti a se je ki a wa ni orun titi lai pelu olorun nigba yi gan ni a ri ijile gbigboro ati giga ati ibu ohun ti o je wi pe ati se wa ni pipe ati ni kikun ninu re nisisiyi a le dide duro lori ese wa lati le to ebon run wo a le dide duro lori ese wa lati le gbadura lati so fun olorun wi pe gba ti ati se wa ni kikun ninu Kristi e se ti a fi se bi talaka e se ti a fi se bi eni ti o lo olorun e se ti a fi se bi eni pe ko si ibukun lati oke wa e se ti a fi se bi eni wi pe igbala ko si mo tabi isodi mo ko si mo tabi agbara olorun ko si mo e je ki a dide e je ki a gbadura e je ki a so fun olorun wi pe ohun gbogbo ti a ti pese sile fun wa nipa iku Jesu Kristi lori igi agbelebo wi pe yo je ti wa ohun fe igbala ni tire ni bi o ba le bere ohun fe isodi mo ni tire ni bi o ba le gbadura ohun fe agbara emi olorun lati oke wa ki o so kale le olori ni tire ni bi o ba le duro ti olorun ki o se gbadura titi agbara yio fi so kale ohun fe ibukun atorun wa ohun fe iwosan ni ohunkohun ti ibaje ati se wa ni kikun ninu re ti wa ni pe ki a gbagbo ki a di ilere olorun mu ki a gbadura o daju wipe yio gbo ti wa.

0: Epistle Paul Apostle si àwọn Heberu, orí ìkarùn-ún. Nítorí olúkúlùkù lórí àlùfáà àti àyàn nínú àwọn ènìyàn ni a fi jẹ fún àwọn ènìyàn ní ti ohun tí ṣe ti Ọlọ́run, kí ó lè máa mú ẹ̀bùn wá àti láti ṣe ẹbọ nítorí ẹ̀ṣẹ̀, ẹni tí ó lè bá àwọn aláìmòye àti àwọn tí ó ti yapa kẹ́dùn, nítorí a fi àìlera yí òun náà ká pẹ̀lú. Nítorí ìdí èyí ni ó sì ṣe yẹ bí ó ti ń ṣe ẹbọ nítorí ẹ̀ṣẹ̀ fún àwọn ènìyàn, bẹ́ẹ̀ pẹ̀lú ni kí ó ṣe fún ara rẹ̀. Kò sì sí ẹni tí ó gba ọlá yìí fún ara rẹ̀ bí kò ṣe ẹni tí a pè láti ọ̀dọ̀ Ọlọ́run wá, gẹ́gẹ́ bí a ti pè Aaroni. Bẹ́ẹ̀ ni Kristi pẹ̀lú kò sì ṣe ara rẹ̀ lógo láti jẹ́ olórí àlùfáà bí kò ṣe ẹni tí ó wí fún un pé ìwọ ni ọmọ mi, lónìí ni mo bí ọ. Bí ó ti wí pẹ̀lú níbòmíràn pé ìwọ ni àlùfáà títí láé nípa ẹsẹ̀ Melkisedeki, ẹni nígbà ọjọ́ rẹ̀ nínú ara tí ó fi ẹkún rara àti omijé gbàdúrà, tí ó sì bẹ̀bẹ̀ lọ́dọ̀ ẹni tí ó lè gbà á sílẹ̀ lọ́wọ́ ikú, a sì gbóhùn rẹ̀ nítorí ẹ̀mí ọ̀wọ́ rẹ̀. Bí ó ti jẹ́ ọmọ ni, síbẹ̀ ó kọ́ ìgbọràn nípa ohun tí ó jìyà, bí a sì ti sọ di pípé ó wá di orísun ìgbàlà àìnípẹ̀kun fún gbogbo àwọn tí ó ń gbọ́ tirẹ̀, tí a yàn ní olórí àlùfáà láti ọ̀dọ̀ Ọlọ́run wá nípa ẹsẹ̀ Melkisedeki. Ní ti ẹni tí àwa ní ohun púpọ̀ láti sọ, tí ó sì ṣòro láti túmọ̀ nítorí pé ẹyí gbè ní gbígbọ́. Nítorí nígbà tí àkókò tó tí ó yẹ kí ẹ jẹ́ olùkọ́, ẹ tún wà ní ẹni tí ẹnìkan yóò máa kọ́ ní ìbẹ̀rẹ̀ ìpìlẹ̀ àwọn ọ̀rọ̀ Ọlọ́run, ẹ sì di irú àwọn tí kò lè ṣe àìní wàrà, tí wọn kò sì fẹ́ oúnjẹ líle. Nítorí olúkúlùkù ẹni tí mo wàrà jẹ́ aláìlóye ọ̀rọ̀ òdodo, nítorí ọmọ ọwọ́ ni, ṣùgbọ́n oúnjẹ líle ni fún àwọn tí ó dàgbà, àwọn ẹni nípa ìrírí tí wọ́n ń lo ọgbọ́n wọn láti fi ìyàtọ̀ sáàrin rere àti búburú.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹjẹ́ kí á dìde dúró. Lónìí bí a ti gbọ́ ẹ̀rí tí àwọn ẹlòmíràn ń jẹ́ wípé Ọlọ́run dá wọn ní èdè, ó gba ọkàn wọn là, ó pèsè fún wọn, ó mú wọn lára dá. Àwa pàápàá bí a ti wá lónìí, ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára Ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe. Ẹ jẹ́ kí a gbóhùn wá sókè láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run. Ẹ̀bẹ̀ yóò wù kí a ní kí a sọ fún Ọlọ́run kí ó lè gbọ́ tiwa, kí ó lè dá wa ní ìdè, kí ó sì lè ṣàánú fún wa.

ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bà á tì, wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé àwọn tí ilé ń létí ọ̀nà náà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣù wọn lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ̀mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀yìn wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ̀fọwọ́lé ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀ràn wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá, Exodus orí kejìlá láti ẹsẹ̀ kejìlá, nítorí tí èmi ó la ilẹ̀ Íjíbítì já lé òru náà, èmi ó sì kọ lu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Íjíbítì ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Íjíbítì, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíbítì. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí, mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé, nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá, ni ó ń sọ fún wa wípé, nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì, ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí, tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a paláṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàdánù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn, nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíbítì jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon won yi ti o ye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronicle keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko eje ki o ye wa wi pe bi awon mo Israel won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwa ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon mo Israeli ni won si npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti iba de ba won ki o po won koja ohun ti a fi so yi ni wipe ki o ma se si enikeni ninu owa ti yo wa sihin lasan adura mi ni wipe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wipe awon omo Israeli won yi bi o ti le je wipe a se ilana fun won eti iba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wipe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se n soro Olorun yi je ki o ye o wipe opolopo ti won wa sihin ni won ma n padanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wipe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun o we pe nigba ko gba ti o ba ri ninu oro Olorun we pe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o n ba soro tabi Dafidi tabi Danieli tabi enikeni bi o ba ti ri wi pe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori pe oro ti Olorun ba so yo se ye bi e fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin yi ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wipe eyi ni oro Olowa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Olowa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wipe won wa ni ile Egypt e so wipe won wa ninu isiru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìṣèrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó ti yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeé ṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeé ṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí wo nísàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeé ṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ ṣe bòjókòó tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpọ̀ àyídà ilẹ̀ egypt ni ó ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ israeli wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpọ̀ àyídà àwọn ẹlẹ́bọlóògùn ayé yìí ni ó yí ọká ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ israeli ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, aláàánú àti olóore ọ̀fẹ́, a dúpẹ́ wípé àwa níhìn-ín, àwa síhìn-ín láti wá gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀ yín wípé kí ẹ̀mí mímọ́ yín kí ó tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín tí a ó kà àti ọ̀rọ̀ yín tí a ó gbọ́, kí a ba lè fẹsẹ̀ múlẹ̀ nínú ìgbàgbọ́ tòótọ́ nínú Kristi. À ń bẹ̀ yín wípé okun àti agbára láti sinmi lé yín, láti jẹ́ tiyín ní tòótọ́, àti láti ní oore ọ̀fẹ́ láti máa rìn gẹ́gẹ́ bí ìlànà yín. Ẹ fi fún olúkúlùkù wa bí a ó ti máa wo ọ̀rọ̀ Ọlọ́run. À ń bẹ̀ yín wípé kí ẹ jẹ́ kí a jẹ́ èlé ti ọmọ tí yóò gbọ́, tí yóò sì ṣe àwọn tí ẹ ń béèrè lọ́wọ́ wa. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó tún fún wa ní àǹfààní láti wà papọ̀ nínú ìsìn àwa elédè Yorùbá. A dúpẹ́ wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti ṣe ìlànà yìí sílẹ̀, ó jẹ́ ohun tí ó jẹ́ àǹfààní fún wa, ó sì ṣe ojú wa kí a ba lè jẹ ọ̀rọ̀ tí ó ń bẹ nínú irú ìsìn bẹ́ẹ̀. Ó yẹ kí a sọ fún àwọn ẹlòmíràn tí ó dàbí ẹni wípé bóyá kò tí ì dé etí ìgbọ́ wọn, tàbí tí wọ́n ń lọ́ra láti wá sí ìsìn Yorùbá, ṣùgbọ́n tí a mọ̀ wípé ìsìn Yorùbá yìí ni yóò jẹ́ ohun tí ó ṣe wọ́n láǹfààní púpọ̀. Lónìí mo ń sọ̀rọ̀ lórí pàtàkì ẹ̀sìn Kristiẹni tòótọ́. Pàtàkì ẹ̀sìn Kristiẹni tòótọ́. Àwọn ilé ìjọ àti àwọn àpéjọ púpọ̀ ló wà, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lè ó dàbí koríko ìgbẹ́ èyí tí ó wà lónìí tí a sì gbé sọ sínú iná lọ́la. Ohun tí a sọ ni wípé irú àwọn ìpéjọ bẹ́ẹ̀ ó ṣeéṣe kí wọn kí ó rẹwà lóde, ó ṣeéṣe kí ó dàbí ẹni wípé wọ́n dára, ṣùgbọ́n nítorí wípé wọn kò ní gbòǹgbò, wọn kò fẹsẹ̀ múlẹ̀, wọn kò mọ kí ni ó jẹ́ pàtàkì igun ilé tí ó yẹ kí ó wà nínú ìjọ tàbí nínú ẹ̀sìn Kristiẹni tòótọ́, a ó gbé wọn sọ sínú iná láìpẹ́ ọjọ́. Àwọn òjíṣẹ́ Ọlọ́run ní irú ìjọ bẹ́ẹ̀ wọ́n dàbí àwọn alágbàṣe tí ń tọ́jú igi tí ó dàbí ẹni wípé ó ṣíji bò wọ́n bí igi tí ó ṣíji bo Jonah, ṣùgbọ́n tí ó rọrùn fún kòkòrò aláìlágbára láti bi àwọn igi wọ̀nyí ṣubú, láti pa wọ́n run pátápátá. Ẹ̀sìn Kristiẹni tí kò ní gbòǹgbò, tí kò sì ní ìpìlẹ̀, ó lè tètè gbèrú ṣùgbọ́n kò ní pẹ́ láti dojúbolẹ̀. Èyí ni Jésù sọ fún wa nínú Lúkù orí kẹfà ẹsẹ̀ ìkọkàndínláàádọ́rùn-ún. Ó ní ṣùgbọ́n ẹni tí ó gbọ́ tí kò sì ṣe é, ó dàbí ọkùnrin tí ó kọ́ ilé sí orí ilẹ̀ láì ní ìpìlẹ̀. Nígbà tí ìgbì omi bìlú lọ́gán, ó sì wó ìwó ilé náà sì pọ̀. Èyí ni Jésù ń jẹ́ kí ó dá wa lójú wípé bí a bá kọ́ ilé ìgbàgbọ́ wa tàbí ẹ̀sìn Kristiẹni wa tí kò ní ìpìlẹ̀, tí kò ní gbòǹgbò, kì yóò lè sèso, kì yóò lè pẹ́ lọ títí wípé ní ọjọ́ ìdájọ́ àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ ohun tí a ó wo palẹ̀, tí ó sì dàbí ẹni wípé a fi iná sun wọ́n. Irú ẹ̀sìn Kristiẹni bẹ́ẹ̀ tí ó gbòde kan lọ́jọ́ òní ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti máa ń jọ́sìn, ó dàbí labalábá. Èyí ni irú ẹ̀sìn Kristiẹni tí kò léegun, tí kò ní iṣan, tí kò ní agbára. Labalábá lè farahàn bí ohun tí ó rẹwà nígbà tí ó bá ń fò káàkiri, ṣùgbọ́n nígbà tí ọwọ́ ọmọdé ti ń ṣeré, tí ó bá tẹ̀, ó jẹ́ ohun aláìlágbára àti aláìwúlò. Kò ní ipá láti sá, kò ní ipá láti dáàbò bo ara rẹ̀, kò ní ipá láti gbé ara rẹ̀ ró. Bẹ́ẹ̀ ni ẹ̀sìn Kristiẹni tí kò ní ẹ̀kọ́ nínú, ó dàbí Kristiẹni tí kò lágbára, tí kò léegun, tí kò ní iṣan, tàbí tí kò ní àwọn ohun tí ó lè pèsè wa sílẹ̀ fún ọ̀run rere. Àwọn ìwàásù tí a sì máa ń gbọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti máa ń lọ, ó jẹ́ àwọn ìwàásù tí kò lè gbéni ró, tí kò lè múni lọ́kànle,
ti ko le dari wa sibi ultimo Christi gege bi olugbala wa ati gege bi idakoro wa ati gege bi eni ti yo le se ategun fun wa lati aye lo si orun opolopo awon ti a si ma nri ni ibi gbogbo won yi won da bi awon ti a nfi afefe eko keko gba kaakiri sugbon eyi ni o fi ye fun wa lati gbaro ohun ti esi kristeni ti o duro le lori awo ikoko meta ninu oro ti a o so fun wa ikini ipile esi kristeni tooto ipile esi kristeni tooto ikeji itan esi kristeni tooto iketa ipenija lati pa esi kristeni tooto mo ipenija lati pa esi kristeni tooto mo ikini ipile esi kristeni tooto bi abawo peteru kini ori keji ese kefa peteru kini ori keji ese ikefa an so fun wa ohun ti o je tabi eni ti o je ipile kristeni tooto ninu peteru yi peteru kini ori keji ese kefa nitori o nbe ninu iwe mimo pe kiyesi mo fi pataki okuta egun ile asayan iyebiye lele ni sioni eni ti o ba si gba gbo oju ki yo ti an so fun anihin we pe kristi ni ipele oni pataki okuta egun ile bi aba fe kole bi ako ba mo pataki egun ile ako ni le ko ile yi ki o dara tabi ki o joju awon ara ju bi won ba fe kole ni igba ti won won mu pataki okutagunle won akoko fi lele eyi ni o ma topase won lati mo bi won o se ma gbe awon okuta tabi biriki ti o ba ku le ibi ti o ye ki o wa be na ni kristi je bi aba fe se isin kristeni tooto bi aba fe se ti o je ete o gba ni waju olowa ani lati fi ipile kristi ani lati fi lele nitori pe o ni ipile kan soso ti o je otito ninu koriti kini ori keta koriti kini ori keta ese ikokanla nitori ipile miran leni keni ko le filele ju eyi ti ati filele lo ti se Jesu Kristi ipile yi ni ipile ti o daju bi abari eni ti o fe ko ile ti ko fe ki iji ki o wo ile yi pale o daju wi pe o ni lati koko se ipile nitori pe bi ki ba se be ile ti o ba ko ki o je ile ti o le duro pe lo titi nitori be bi aba fe sin olorun ni tooto o ye ki a mo wi pe kristi ni ipile kan soso yi ti a le fi lele o si ni ipile tooto a tun pe kristi ni gbongbo gbongbo igi eyi ni a fi kristeni we igi ti o ni ewe tabi ti o ni eka tabi ti o ni awon eso popo sugbon ki a ranti wi pe gbongbo ni o gbe igi yi ro ninu romu ori kokanla romu ori kokanla ese ikerindinlogun nje bi akoso ba mo be ni akopo bi gbongbo ba si mo be si ni awon eka re na an fi Jesu Kristi we gbongbo nihi we pe bi abari daju we pe agba Jesu gege bi gbongbo igi awa ti a je eka lara igi na awa papa a o le gba ore ofe lodo re bi ohun ba mo amo we pe o mo amo wepe o je olooto amo wepe o je eni rere amo wepe o je olugbala o je alailese bi ohun paapa ba mo yo fi ore ofe re je ki a je mimo pelu ninu efesu ori karun ese iketa lilogun efesu ori karun ese iketa lilogun nitori pe oko ni se ori aya gege bi kristi ti se ori ijo eniyan re
on sini olugbala ara nihi ni afi jesu we oko nitori we pe oni se ori o lo man dari o lo man koni o lo man toni sona nitori be ninu ijo o ye ke amo we pe jesu christi ni adari oni olutoni sona on sini agbara tin gbe ni ro bibeli tun so fun awe pe oni olugbala ati oluso agutan rere ninu johanu ori kewa johanu ori kewa ese kokanla emi ni oluso agutan rere oluso agutan rere fi emi re lele nitori awon agutan awon ese olorun ti akayi o muda wa loju we pe ipile esin kristeni toto ni kristi we pe kristi ni okuta egun ile pe kristi ni ipile kan soso ti o je otito we pe kristi ni gbongbo igi ti a fi we kristeni we pe oni ori ati agbara tin gbe ni ro o nsi ni oludari fun ijo oni olugbala ati oluso agutan oni olufuni ni iye nitori be bi kristeni bi ijo tabi bi enikeni ba fe ni iye ani lati mo we pe kristi gan oni olugbala ati olufuni ni iye lai si re apejopo wa yo je isin lasan ti ko ni iye ninu yo je isin lasan ti ko ni agbara olorun yo dabi awon oku ti won ko ara won jo ti won duro de idajo olorun ti o bani lero lojo ikehin awon ti a so won yi nipa jesu christi o ye ki a gba won ro o ye ki a ronu le won lori o ye ki a mo we pe bi e ba nwa si ilesin we pe jesu christi ni okota yebiye o ni ipele fun ise isin wa o ni ipele fun igbese aye wa o ni ipele fun gbogbo ijo patapata lapapo je ki a koko wo gege bi oni waasu bi oni waasu ba ndari awon eniyan si odo ara re bi o ba nsoro bi eni wipe oni olutoni sona bi oni waasu ba nfi ara re fun awon eniyan gege bi eni ti o je olugbala won iru ile isin be a o ri wipe won ko ni le duro lori eko ti o ye koro ninu bibeli tabi bi awon adari ninu ijo bi awon osise ninu ijo bi won ba nfi ara won han gege bi awon ti yo mo awon eniyan lo sorun gege bi awon ti yo le se ase pe ni igbese aye awon eniyan o daju wipe iru awon osise be won je asini lona nitori wipe okota iyebiye okota igun ile ati ipile ti o daju ti se otito oni Jesu Christi bi awa ti an wasu bi awa ti an koni bi awa ti an se ojuse ninu ijo bi abe fe je otito si olooto si ohun ti olorun fi pe wa o ye ke amo we pe ani lati ma toka awon eniyan si Jesu Christi awa ti an wasu awa ti an koni o ye ki o ye wa we pe ani lati ma fi han ni igba gbogbo we pe Jesu Christi oni olugbala nitori pe bi awon eniyan ba nwa si inu ijo bi a ba nsoro olorun fun won lai fi Jesu Christi han won gege bi olugbala a dabi eni ti o n gbiyanju lati ko ile sugbon ti o dabi eni we pe a ko fi ipele lele a dabi eni ti o n sise sugbon ti a ko mo we pe ani lati fi igun ile lele ki a to ma ba ise lo nitori be awon ti o n wa sinu ijo ohun ti a koko lati ma so fun ni we pe won ni lati ni igbala won ni lati ko ise won sile won ni lati gba Jesu Christi gbo gege bi oluwa ati olugbala won bi awa ti a n waasu awa ti a n koni ninu wiwa inu iwe mimo bi a ba n fira wa han gege bi eni ti n toni sona bi a ba n fira wa han gege bi imole ti a ko si fi won mo Jesu Christi ti o je imole aye ti n toni sona imole ti n fi ona han wa gege bi eni ti o je imole ti o le mu wa lo si odo baba bi a ko ba fi Christi lele gege bi imole oluso agutan ati olugbala ati eni ti n dari wa sodo baba o je we pe a n si awon eniyan naa lona bi a ko ba fi Christi lele gege bi olufuni liye bi a ko ba ko awon eniyan olorun ni eko ti o ye koro wipe Jesu Christi nikan soso
le o le fun oku okan wa niye o je wipe a ko ton won sona dara dara an so nipa awa ti an wasu tabi awa ti an koni tabi awa ti an se ojuse kan abi ojuse miran ninu ijo je ki a so nipa ti awa ti an wa sinu ilesin awa ti an josin awa ti a so wipe a je omo ijo di palai o ye ki o ye wa wipe oko ta igun ile ipele ti o daju ati gbongbo ti n gbe niro ati ori ati agbara isin ati agbara ijo olugbala ati olusu agutan olufuni niye ni Jesu Christi je awon elomiran bi won ba wa si ile isin won agbiyanju lati mo awon eniyan ti o wa ni ile isin won agbiyanju lati mo awon adari ti o wa ni ile isin won agbiyanju lati mo awon nkan miran ti o wa ni ile isin bi ati woso bi ati korin bi ati gbadura bi ati se opolopo nkan sugbon won ko mo Jesu gege bi olowa ati olugbala won o dabi eni tin ko ile lai fi ipele lele eni tin wa si ile se sugbon ti ko koko yanju ati ni igbala ati je wese ki o si ko sile ati gba Jesu gege bi olowa ati olugbala re ati ni Jesu oludande ni igbese aye re eni tin wa si ile se sugbon ti ko mo Jesu gege bi eni ti o fi ti pe ara re robo fun wa ke ba le ko ese wa lo o je eni tin ko ile lai ni ipele nitori be o ye ke amo wi pe ohun akoko lati se oni ke amo Jesu a le mori ko bi a ko ba mo Jesu a o ti ni igbala a le ma sowo bi a ko ba mo Jesu a ko ni igbala a le mo bibeli ka bi a ko ba mo Jesu a ko ni igbala o ti le sese ke amo awon die ninu awon eko oro olorun bi a ko ba mo Jesu a ko ni igbala o dabi eni tin ko ile lai koko fi ipele ile lele nitori be ohun ti o se pataki ti o se dandan fun olukuluko wa ni pe bi ati nwa bi ati n gbo oro olorun ke a koko ri wi pe a mo Jesu gege bi olowa ati olugbala wa ani lati gbe Jesu soke gege bi odo agutan olorun ti o ko ese aye lo wo Johanu ori kini Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo eyi ni ohun akoko ti Jesu ni lati se ni igbese aye wa.

àfi bẹ́ẹ̀ tí o kò ní ìdáríjì tí o kò ní ìgbàlà kò ṣeé ṣe fún ọ láti bá ọlọ́run gbé ní ayérayé nítorí bẹ́ẹ̀ ohun tí ó ṣe pàtàkì ohun tí ó jẹ́ ohun àkọ́kọ́ àìgbọ́dọ̀ má ṣe ni wípé kí o mọ jésù gẹ́gẹ́ bí ẹni tí ó dáríjì ọ gẹ́gẹ́ bí ẹni tí ó ra ọ padà gẹ́gẹ́ bí ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ rẹ lọ gẹ́gẹ́ bí ẹni tí ó ti mọ àwọn ẹ̀ṣẹ̀ wọn jìnà rere sí ọ tí a kò ní rántí wọn nípa rẹ mọ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a tẹjú mọ jésù kí a mọ̀ wípé òun ni ẹni tí ó jẹ́ olùgbàlà àti olùràpadà wa ó yẹ kí a máa jẹ́ kó yé wa nígbà gbogbo wípé ọlọ́run dènìyàn ni jésù kristi ó ti wà pẹ̀lú ọlọ́run bàbá láti àtètèkọ́ṣe láti ayérayé ṣùgbọ́n ó wá ó dènìyàn nítorí tiwa ó gbé àgọ́ ènìyàn wọ̀ ó sì wá jẹ́ olùràpadà fún wa ó yẹ kí a mọ̀ wípé nípa ìrúbọ rẹ̀ àti nípa ìlàjà tí ó ṣe láàrin ènìyàn àti ọlọ́run ni a fi lè bá ọlọ́run lajà ó yẹ kí a tẹnu mọ́ ọ wípé ikú jésù kristi òun ni ó gba ìyá wa jẹ òun ni ó gba ikú wa kú òun ni ó ṣèṣe ìrúbọ tí ó jẹ́ ìtẹ́wọ́gbà fún wa àti wípé nípa ikú rẹ̀ yìí lórí igi àgbélébó àti ẹ̀jẹ̀ rẹ̀ iyebíye tí ó ta sílẹ̀ fún wa ni a fi lè dá wa láre nípa ìgbàgbọ́ nínú rẹ̀ bí a kò bá mọ nǹkan wọ̀nyí ó jẹ́ wípé ilé ìsìn tí a ń wá a kò tí ì fi ìpìlẹ̀ lélẹ̀ bí a kò bá mọ nǹkan wọ̀nyí ó jẹ́ wípé ìsìn tí a ń sìn kò ní gbòǹgbò kò sì ní ìtàkùn tí ó lè gbé wa ró ní ọjọ́ ìkẹyìn gbogbo wa ni ẹ̀ṣẹ̀ ti parun ni ẹ̀ṣẹ̀ ti ba ayé rẹ̀ jẹ́ ṣùgbọ́n nígbà tí kristi wá tí ó kú fún wa èyí ni ó fi ṣe ọ̀nà àti ètò láti rà wá padà nígbà tí a bá ronú pọ̀dà tí a sì gbàgbọ́ nínú jésù kristi kì í ṣe bẹ́ẹ̀ nìkan a gbọ́dọ̀ máa kéde rẹ̀ lóòrèkóòrè wípé jésù kristi ni olùgbàlà kan ṣoṣo kí a mọ̀ wípé òun ni ó wá láti gbà wá kúrò nínú ẹ̀ṣẹ̀ wa nígbà gbogbo ni ó yẹ kí a máa sọ nítorí kíni nítorí wípé àwọn tí ó ń wá sínú ìjọ gẹ́gẹ́ bí ẹni tí ó wá ní àkọ́kọ́ ó yẹ kí wọn kí ó mọ̀ wípé a ní láti gbà wá là kúrò nínú ẹ̀ṣẹ̀ wa nínú Matthew orí kìíní ẹsẹ̀ kọkànlélógún Matthew orí kìíní ẹsẹ̀ kọkànlélógún yóò sì bí ọmọkùnrin kan Jésù ni ìwọ ó pe orúkọ rẹ̀ nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn ìgbà gbogbo ló yẹ kí a máa kéde èyí ló yẹ kí a máa sọ létí àwọn tí ó ń wá sínú ìjọ wípé a ní láti ní ìgbàlà a ní láti gbà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa a ní láti ní ìdáríjì lọ́dọ̀ ọlọ́run a ní láti lè gbé ìgbésí ayé tí ó borí ẹ̀ṣẹ̀ ó yẹ kí a sì tún máa kéde rẹ̀ ní ìgbà gbogbo wípé Jésù ni ẹni tí ń sọni di mímọ́ wípé nípa ẹ̀jẹ̀ rẹ̀ tí a ta sílẹ̀ wípé nípa ikú tí ó kú fún wa bí a bá gbàdúrà ìgbà yìí ni a ó rí wípé yóò mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa nínú ọkàn wa yóò mú kúrò yóò sọ wá di mímọ́ irú ádámù tí ó wà nínú ọkàn wa yóò fàtú yóò yọ wọ́n kúrò pátápátá a ó sì rí wípé ìfẹ́ pípé àti ọkàn tí ó ń sin ọlọ́run pẹ̀lú ọkàn pípé yóò wá sínú ayé wa nígbà náà nínú Hebrew orí kẹtàlá ẹsẹ̀ kejìlá nítorí náà pẹ̀lú Jésù pẹ̀lú kí o lè fi ẹ̀jẹ̀ rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́ ó jìyà lẹ́yìn ibodè nítorí náà Jésù pẹ̀lú kí o lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́ ó jìyà lẹ́yìn ibodè àwọn ẹlòmíràn máa ń rò wípé bí a bá ń wá sí ilé ìsìn nígbà gbogbo wípé èyí tó láti sọ wá di mímọ́ wípé bí a bá ń ka bíbélì nígbà gbogbo wípé díẹ̀díẹ̀ a ó máa sọ wá di mímọ́ àwọn ẹlòmíràn rò wípé bí a bá ń ṣe ojúṣe nínú ìjọ wípé nígbà tí ó bá yá a ó sọ wá di mímọ́ rárá ó yẹ kí a mọ̀ wípé Jésù Kristi ni ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ òun ni ó kú fún wa òun ni ó jìyà fún wa kí a bá lè sọ wá di mímọ́ nípa ikú tí ó kú fún wa bí o bá ti ní ìgbàlà tí o ti jẹ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o ti kọ́ sílẹ̀ tí a ti sọ ayé rẹ di ọ̀tún tí o ti jẹ́ ẹni ọ̀tún níwájú ọlọ́run ó yẹ kí o tún lọ bá ọlọ́run wípé kí o sọ di mímọ́ kí o mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ nínú ọkàn rẹ kí o fà á tu kí o yọ ọ́ kúrò ẹ̀dá ádámù ẹ̀dá àbínibí tí ó wà nínú rẹ wípé kí o yọ wọ́n kúrò bí o bá ṣe bẹ́ẹ̀ ó dájú wípé yóò sọ di mímọ́.

0: mímọ́ bí o bá fara rẹ ró bọ́, bí o bá gbé gbogbo ohun tí ó wà ní ìgbésí ayé rẹ síwájú Olúwa wípé tí Olúwa ni wọ́n máa jẹ́ ọkàn rẹ, ayé rẹ, gbogbo ohun tí ó wà láyíká rẹ tí o lè tọ́ka sí pó jẹ́ tirẹ̀ wípé fún ògo Olúwa ni ó máa lò wọ́n bí o bá sì gbàgbọ́ nínú Jésù Kristì tí ó kú láti sọ di mímọ́. Ó dájú wípé yóò sọ di mímọ́, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, òun ni ẹni tí ń baptisi wa nínú ẹ̀mí mímọ́, ẹni tí ó fi agbára ẹ̀mí Ọlọ́run kún wa. Nítorí nínú Matthew orí kẹta lè àti kà á, tí Johanu tí ó fi yé àwọn ènìyàn wípé nítòótọ́, nínú Matthew orí kẹta ẹsẹ̀ ìkọkànlá, ó wípé nítòótọ́ lí èmi ń fi omi baptisi yín fún ìrònúpòwàdà, ṣùgbọ́n ẹnìkan tí ó pọ̀ jù mí lọ, èyí ń tọ́ka sí Jésù Kristì, ń bọ̀ lẹ́yìn mi, bàtà ẹni tí èmi kò tó gbé, òní yóò fi ẹ̀mí mímọ́ àti iná baptisi yín. Ó yẹ kí a mọ̀ wípé gẹ́rẹ́ tí a bá ti ní ìgbàlà, ohun tí ó yẹ kí a máa gbàdúrà fún, ohun tí ó yẹ kí a máa lépa ni wípé kí a làkàkà, kí a gbàdúrà, kí a ṣe ohun tí ó yẹ kí a ṣe níwájú Olúwa, kí a dúró níwájú Olúwa láti sọ wá di mímọ́. Bí a bá ti ní ìsọdi mímọ́, ó yẹ kí a tún làkàkà, kí a gbàdúrà, kí a ṣe ohun gbogbo tí ó yẹ tí Ọlọ́run pa láṣẹ fún wa, kí a ba lè ní agbára ẹ̀mí Ọlọ́run oní ìrètí wa ní àkókò ikú. Bí a bá ń sọ nípa ikú, ẹlẹ́ṣẹ̀ tí kò ti mọ̀ Ọlọ́run a máa bẹ̀rù, ó sì yẹ kí ó bẹ̀rù, nítorí pé bí ó bá kú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀, ó dájú wípé ìdájọ́ ìbínú Ọlọ́run yóò bà lé lórí, yóò sì jìyà títí ayérayé. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ẹ̀rù kí ó ba aláìgbàgbọ́, kí ó ba ẹlẹ́ṣẹ̀, nítorí pé kò ní ìdákọ̀rọ̀, kò ní ìrètí bí ikú bá dé. Ṣùgbọ́n bí o bá ti gba Jésù Kristì gbọ́, ó yẹ kí o mọ̀ wípé Jésù Kristì ó ní ìrètí wa ní àkókò ikú, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, òun ní ilẹ̀kùn kan ṣoṣo tí ó lọ sí ọ̀run, tí a ṣí sílẹ̀ láti darí wa sí ọ̀run, òun sì ní alágbàwí ńlá níwájú onídàájọ́ òdodo. Bí ó bá di ọjọ́ ìkẹyìn, nígbà tí ọjọ́ ìdájọ́ bá dé, bí a kò bá ní Jésù, ó dájú wípé a ó dá wa lẹ́jọ́, a ó sì rán wa lọ sí ibi tí àwọn tí kò ní Jésù tí wọ́n wà títí ayérayé, nínú ìpayín keke àti nínú ìṣẹ́ àti nínú ìdánilóró. Ṣùgbọ́n bí a bá ní Jésù, a ti mọ̀ wípé òun ni olùgbàlà wa, òun ni alágbàwí wa, òun ni ẹni tí ó ti fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé tí ó yàtọ̀ sí èyí tí a ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Jẹ́ kí ó yẹ wípé ẹ̀kọ́ yìí tí ó ń sọ nípa Jésù gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ń sọ nídi mímọ́, gẹ́gẹ́ bí ẹni tí ń baptisi wa nínú ẹ̀mí mímọ́, gẹ́gẹ́ bí ìrètí wa ní àkókò ikú, gẹ́gẹ́ bí ilẹ̀kùn kan ṣoṣo tí ó wà láti tọpa wa sí ọ̀run, àti gẹ́gẹ́ bí alágbàwí ńlá níwájú onídàájọ́ òdodo, wọ́n jẹ́ ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì, tí ó jẹ́ pé bí a kò bá wàásù rẹ̀ bẹ́ẹ̀, bí a kò bá fi kọ́ni ní ìgbà gbogbo, irú ìjọ bẹ́ẹ̀, irú ẹ̀sìn bẹ́ẹ̀, ó jẹ́ ẹ̀sìn tí kò ní ìdákọ̀rọ̀, tí kò ní gbòǹgbò, tí kò ní ìpìlẹ̀. Jẹ́ kí a wo ìkejì, ìtàn ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́. Láti àtètèkọ́ṣe tí Jésù fún ara rẹ̀, tí ó ti fún wa ní ẹ̀sìn kìrìsìtẹ́nì yìí, tí ó sì ti jẹ́ kí ó yé wa wípé nípa ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni a lè fi ní ìdáǹdè láti ìgbà yìí gan-an ni a ti ń tọpinpin, tí a sì jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristì ni olùgbàlà. Ẹ̀kọ́ yìí ni ó jẹ́ ìdákọ̀rọ̀ fún gbogbo ìjọ láti àkókò náà títí di àkókò yìí. Jẹ́ kí a wo Matthew orí 16 ẹsẹ̀ 18. Èmi sì wí fún ọ pẹ̀lú pé ìwọ ni Pétérù, orí àpáta yìí lèmi ó kọ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Jésù ń jẹ́ kí ó dá àwọn ọmọ ìhìn rẹ̀ lójú wípé òun ní òkúta iyebíye, òun ní ìpìlẹ̀, òun ní àpáta tí a ó kọ́ ìjọ lé lórí, àti wípé bí a bá kọ́ ìjọ lé Jésù Kristì lórí gẹ́gẹ́ bí ìpìlẹ̀, gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ń dáni ní ìdè, gẹ́gẹ́ bí ẹni tí mú wa wá sí ọ̀dọ̀ Ọlọ́run, wípé àwọn ipò òkú tàbí àwọn ẹ̀mí kẹ́mí àti èṣù pàápàá pẹ̀lú wọn, wọn kì yóò lè borí ìjọ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ní ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́ ti fi gbòǹgbò múlẹ̀ lórí ìpìlẹ̀ ìhìn rere tí kò lábòlà, tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ pé gbogbo àwọn ìránṣẹ́ sàtánì àti àwọn ìránṣẹ́ ọ̀run àpáàdì wọn kò lè ṣẹ́gun rẹ̀. Àkókò yóò kùnà fún wa láti jẹ́ kí n lè sọ fún ọ àwọn inúnibíni tí ó dìde sí ìjọ láti àtètèkọ́ṣe àti láti ọ̀pọ̀lọpọ̀ ọdún, ṣùgbọ́n tí ó jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ pé ìjọ àkọ́kọ́ kì í ṣe ìjọ tí ó lówó, ìjọ tí ó ní àwọn gbajúmọ̀ tàbí ìjọ tí ó ní àwọn dúkìá, ìjọ tí ó ní ohun ìní tàbí ilẹ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nítorí wípé Jésù Kristì ni ó jẹ́ ìpìlẹ̀, nítorí pé Jésù Kristì ni ó jẹ́ àpáta, nítorí bẹ́ẹ̀ àwọn inúnibíni tí a ṣe sí ìjọ wọn kò lè ba ìjọ jẹ́ tàbí kí wọn kí ó da ìjọ rú tàbí kí wọn kí ó pa ìjọ run pátápátá. Síbẹ̀síbẹ̀ gẹ́gẹ́ bí a ti ń ṣe inúnibíni wọ̀nyí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìjọ ńlá gbára sí i. Gbogbo àkójọpọ̀ ìtàn, ìtẹ̀síwájú àti ìkéde ìrere ní ìgbà àwọn apọ́stẹ́lì títí di àkókò yìí, wọ́n jẹ́ kí ó yé wa wípé ìwàásù Jésù Kristì gẹ́gẹ́ bí olùgbàlà kì í ṣe gẹ́gẹ́ bí olùkọ́ni nìkan ṣoṣo, tàbí bí wòlíì, tàbí bí oníwà rere, tàbí bí ẹni ńlá kan, tàbí àpẹẹrẹ kan lásán. Kì í ṣe èyí ni ó jẹ́ kí ìjọ kí ó lágbára, tí ó sì jẹ́ kí ó gbèrú, ṣùgbọ́n ìwàásù Jésù Kristì gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ó ń ṣe àṣekágbá ìgbàlà wa tí a fi ní ìdáríjì ẹ̀ṣẹ̀, ìwàásù yìí gan ni ó jẹ́ kí ìjọ kí ó lágbára. Ó sì yẹ kí ó yé wa wípé ohun yìí kan náà ló yẹ kí a máa tẹnu mọ́ títí di òní, kí a sì máa tọ́ka àwọn ènìyàn tí ń wá síhìn sí Jésù Kristì, olùgbàlà àti olùdáǹdè wa. Nínú Kọ́rìntì kínní orí kẹta ẹsẹ̀ ìkọkànlá, kí a tún wò lẹ́ẹ̀kan sí i, nítorí ìpìlẹ̀ mìíràn ní ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ, tí í ṣe Jésù Kristì. Ìpìlẹ̀ mìíràn ní ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ, tí í ṣe Jésù Kristì. Ó yẹ kí ó yé wa wípé ìpìlẹ̀ yìí kan ṣoṣo ni ó lè gbé wa ró. Ìṣẹ́gun tí ẹ̀sìn kìrìsìtẹ́nì ti ní, ó jẹ́ ohun tí a ní nípa ìlànà tí a fi lé wa lọ́wọ́ láti inú Bíbélì, nítorí wípé ìlànà yìí ni ó fi Jésù hàn gẹ́gẹ́ bí ẹni tí a kọ́ ilé ìgbàgbọ́ wa lé lórí. Bí àwa pẹ̀lú bí a bá mọ nǹkan wọ̀nyí, yóò jẹ́ kí ìsìn wa kí ó jẹ́ ohun tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa, kí ó sì jẹ́ pé àwa pàápàá a ó jẹ́ ẹni tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa, kí a mọ̀ wípé àwọn ẹ̀kọ́ ìhìn rere tí ó gbé Jésù kalẹ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn àti gẹ́gẹ́ bí olùgbàlà, àwọn wọ̀nyí ni ó wúlò fún wa láti jẹ́ kí ìjọ kí ó dúró níwájú Ọlọ́run. Bí ó bá jẹ́ pé olùdásílẹ̀ ìjọ lè fi han àwọn ènìyàn, bí ó bá jẹ́ pé olùṣọ́ àgùntàn ẹlẹ́ran ara lè fi han àwọn ènìyàn, bí ó bá jẹ́ wípé àwọn olùkọ́ lè fi han àwọn ènìyàn, bí ó bá jẹ́ wípé àwọn ènìyàn kan tí a kà sí pàtàkì nínú ìjọ lè fi han àwọn ènìyàn, ìjọ bẹ́ẹ̀ kí ó lè dúró, ìjọ bẹ́ẹ̀ kí ó lè fún àwọn ènìyàn wọ̀nyí ní ohun tí ó ṣe kókó láti lè darí wọn sí ọ̀dọ̀ Ọlọ́run, láti lè ní ìgbàlà. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé ohun tí a kọ́ nínú ìtàn kìrìsìtẹ́nì ni wípé láti ìbẹ̀rẹ̀ ni wọ́n ti fi òǹtẹ̀tẹ̀ ọ̀rọ̀ yìí wípé Jésù Kristì nìkan ni ó máa sọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí olùgbàlà àti olùfúnni ní ìyè. Àpẹẹrẹ yìí ni ó yẹ kí àwa pẹ̀lú kí ó tẹ̀lé. Jẹ́ kí a wo Hebrew orí kejì ẹsẹ̀ kẹta, Hebrew orí kejì ẹsẹ̀ kẹta, àwa ó ti ṣe làá. Bí àwa kò bá náà ní irú ìgbàlà ńlá bí èyí tí a tètè kọ́ bẹ̀rẹ̀ sí í sọ láti ọ̀dọ̀ Olúwa, tí a sì fi múlẹ̀ fún wa láti ọ̀dọ̀ àwọn ẹni tí ó gbọ́ ọ, ó ní àwa ó ti ṣe làá, àwa ó ti ṣe bọ́ nínú ìdájọ́ Ọlọ́run, àwa ó ti ṣe bọ́ nínú ìjìyà ayérayé bí a kò bá náà ní ìgbàlà ńlá bí irú èyí. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó jẹ́ ohun tí a ń sọ ní ìgbà gbogbo fún àwọn tí ó ń wá sí inú ìjọ wípé wọ́n ní láti gbàdúrà títí wọn ó fi rí wípé a ti gba ọkàn wọn là, ati dari ese won ji won ati yi igbese aye won pada si rere nipa igbagbo ninu Jesu Christi nikan sosho ninu Peteru keji ori keta ese keji ki eyin ki o le ma ranti oro ti ati enu awon woli mi mo so saju ati ofin oluwa ati olugbala wa lati odo awon apostle yin we pe eko yi ti awon apostle fi lele ti won je ki o da wa loju we pe Jesu Christ ni olugbala oni eni ti so ni di mimo oni eni ti fi agbara emi mo kuni oni ireti wa ni akoko iku on si ni idakoro wa oni alagbawe wa ni waju Olorun oni ki a ma ranti awon eko yi nitori pe eyi ni yo je idakoro wa ni akoko iku ikoni ti o ye koro nipa Kristi ni o nfun ni ni igbagbo lati le dojuko iku nigbati iku bade eyi ni yo je ki a ma rin ajo wa nigbati rin ajo ba nlo sopin gege bi eni ti nri ohun ti a ko ri ti se ti ayeraye eko Kristi gege bi onilaja laarin awa ati Olorun gege bi aropo wa ti o gba iya wa je ti o si ku fun wa gege bi eni ti nsipe fun wa ati gege bi olurapada wa eni ti o ku fun ese wa ti o si jidide fun idalare wa eko yi ni o le fun wa ni igboya lati dojuko iku nigbati akoko yi ba to eyi ni o je ki a so wi pe iku oro reda isa oku isegun reda nitori be je ki oye owe pe bi obani Jesu gege bi olowa ati olugbala re nigba na ni o le ni idakoro ni esi Christianity o sinsin yo je itewogba ni waju olowa ki se eyi nikan a npe wa nija we pe ani lati pa esi Christianity yi ani lati pamo ni toto titi a o fi ri olowa ye ki a wo epistle ti juda si eniyan gbogbo epistle ti juda si eniyan gbogbo ese keta olufe nigbati mo fi aisimi gbogbo kowe si yin ni ti igbala ti se ti gbogbo eniyan ko gbodo sai ma kowe si yin ki n se gba yin niyan ju lati ma ja gidi gidi fun igbagbo ti afile awon eniyan mimo lowo lekan sosho eyi ni ipenija ti bibeli nfun wa we pe ki a ma ja gidi gidi fun igbagbo ti afile awon eniyan mimo lowo lekan sosho ki a ma je ki awon ti won waasu iwaasu eke tabi eko eke ki won ki o fi afefe eko keko gba wa kaakiri Kristi ati awon apostle re won ti so tele saju wi pe ni igba ikehin awon eleko eke yo po awon woli eke yo po awon Kristi eke papa won yo po jojo wi pe yo si ronun fun awon eniyan lati sipo pada ati lati kuro ninu eko ti o ye koro ati lati lo si ibi etan nitori be ma se je ki awon egan aladugbo re ma se je ki eleya ti awon ara aye ti won fi o se nitori wi pe o je eni tin sin Olorun nipase igbagbo ninu Jesu Christi tabi iyosho ti si ti awon alariwi si awon apeinda ti won yosho ti si o ma se je ki awon nkan wonyi ki o da opada ma se je ki awon nkan wonyi ki o mu ogbojege tabi ki o mo kuro lori ipile ti ati fi lele fun o eyi ti se Jesu Christi je ki o ye o wi pe gbogbo awon oro Olorun ti o ti gbo nipa Jesu nipa wi pe ani lati ni igbala wi pe o je ki awon nkan wonyi ki o duro ninu okan re o si simi le won o si duro ti won o si n se aisimi lati ri wi pe o je eni ti a ti gba okan re la nipa iwenu mo eje Jesu Christi wo Heberu ori kerin ese ikini nitori na eje ki a beru bi a ti fi ileri ati wo inu isimi re sile fun wa ki enikeni ninu yin ki o ma ba dabi eni pe o kuna re bi a ba kuro lori ipile bi abakuro ninu eko bibeli bi abakuro lori eko ti o so fun wa nipa jesu gege bi olugbala gege bi anything soni di mimo gege bi anything fi agbara emi mo kuni gege bi eni ti o je oluso agutan wa oluso agutan rere ati gege bi eni ti o je ipile eko kristi atabi eko ihin rere bi abakuro lori nkan wonyi a ko ni le de ijoba orun a ko ni le ri olorun ni ikeyin nitori be e je ki a beru ki a ri wipe bi ati fun ani ileri ati wo inu isimi re wipe enikeni ninu wa ko padanu iye aini pekun ati anfani lati ba jesu joba ni ikeyin e je ki a dide duro ki a gbadura ki a so fun olorun wipe eyi ti a ti fi le wa lowo gege bi jesu olugbala eyi ti a ti fi le wa lowo jesu eni ti so ni di mimo eyi ti a ti fi le wa lowo jesu kristi eni ti yo fun wa ni agbara emi mimo ati eni ti o ndari wa ti o je ilekun si ayeraye si odo olorun wipe a o di mu shinshin titi di ojo ekeyin a ko ni je ki enikeni ki o fi eko eke ki o fi tan wa je tabi ki o fi gba wa kuro lodo olorun dide duro ki o diju re ki o se gbadura si olorun ki ori wipe o pa igbagbo to tomo bi o ko ba ti ni igbala eyi ni ohun akoko ti oni lati se oni lati so fun olorun wipe o fe ni igbala bi o ko ba ti ni isodi mimo o ye ki o so fun olorun bi o ba ni idaniloju pe o ti ni igbala wipe o fe ni isodi mimo ti a fi fo okan re mo ti o se funfun laulau bi ojo didi bi o ba si mo wipe o ti ni agbara o ti ni isodi mimo o ye ki o gbadura ki a le fun o ni agbara emi mimo ki o ri wipe eko ihin rere ti a ti fi le olowo o di mu titi a o fi ri jesu olowo ati olugbala wa
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ni oruko Jesu Kristi Olorun wa. Olorun alaanu adupe lowo yin wo pe atun pe jopo loni lati ko eko. Anbe yin wo pe ki emi mimo ki o wa laarin wa. Ki o ka oro yi pelu wa. Ki o ko wa ni eko ti o ye ki o ye wa. Ki o si fun ani agbara lati se ohun ti e fe ki a se adupe wepe ti gbo loruko Jesu Kristi Olorun wa pelu ore ofe Olorun an tesiwaju ninu eko bibeli wa nisisiyi an ka Ebero ori ketala lati ese ogun titi de ese ikokanlelogun ohun ti an ka loni je adura ti eni ti o ko episteli yi ti o gba fun awon oluka episteli na bi o ba wo ese yi o ri wepe o je gbolohun adura ti apostle Paul ti o gba fun awon oluka iwe na o ni nje olorun alaafia eni ti o tun mu oluso agutan nla ti awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani olowa wa jesu ki o mu yin pe ninu ise rere gbogbo lati se ife re ki o ma sise ohun ti se itewogba ni waju re ninu wa nipasẹ Jesu Kristi eni ti ogo wa fun lai ati lai lai ami bi o ba wo ohun ti a ko ni ose ti o koja o ri wepe aposteli yo n be awon ti won je onigbagbo laarin awon Ebero na wepe ki won ki o ma gbadura fun ohun ninu ese ikejidinlogun o ni e ma gbadura fun wa nitori awa gbagbo pe awa ni eri okan rere a si nfe lati ma wa lododo ninu ohun gbogbo sugbon emi nbe yin gidigidi si lati ma se yi ki a ba le tete fi mi fun yin pada a ri awon eko pataki ko ninu ohun ti a ri nihin lakoko ohun ti eni yi n so wepe ki awon omo ijo ki o se fun ohun
2: ohun pẹ̀lú mọ́ra tán láti ṣe fún àwọn ẹlòmíràn. Ohun tí a ń sọ ni wípé ó pàrọwà sí wọn wípé kí wọn kí ó gbàdúrà fún òun, òun pàápàá sì ń gbàdúrà fún wọn. Ẹ̀kọ́ kìíní tí a kọ́kọ́ kọ́ níbẹ̀ ni a rí nínú Matthew orí keje ẹsẹ̀ ìkejìlá. Nítorí náà, ohun gbogbo tí ẹ̀yin bá ń fẹ́ kí àwọn ènìyàn kí ó ṣe sí yín, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó ṣe sí wọn gẹ́gẹ́. Nítorí èyí lè òfin àti àwọn wòlíì. Bí àpọ́sẹ̀lì ṣe ń sọ wípé kí wọn kí ó gbàdúrà fún òun, ohun tí òun fẹ́ tí ó sì ń retí láti ọwọ́ wọn, òun pàápàá ṣe tán láti ṣe fún wọn. Ohun tí ìwọ bá ń fẹ́ láti ọ̀dọ̀ àwọn ẹlòmíràn, o fẹ́ kí wọn kí ó gbàdúrà fún ọ, o fẹ́ kí wọn kí ó fẹ́ràn rẹ, o fẹ́ kí wọn kí ó ṣore fún ọ. Àwọn nǹkan tí òun retí láti ọ̀dọ̀ àwọn ẹlòmíràn, ó yẹ kí ìwọ pàápàá kí ìwọ náà kí ó lè ṣe fún wọn. Ẹ̀kọ́ kejì tí a rí kọ́ ni wípé nítòótọ́ ni ó ti gbàdúrà, nítòótọ́ ni ó ti wàásù ọ̀rọ̀ Ọlọ́run fún wọn. Ṣùgbọ́n ó mọ̀ wípé láìsí wípé a fi àdúrà ti ìwàásù wa lẹ́yìn, ìwàásù yìí kò lè ṣiṣẹ́ nínú ọkàn àwọn tí ń gbọ́. Èyí ń jẹ́ kí ó yé wa wípé àwa tí à ń wàásù, àwa tí a jẹ́ adarí, àwa tí a jẹ́ bí olùṣọ́ àgùntàn tàbí adarí ẹkùn, ó yẹ kí a máa wàásù nítòótọ́. Ṣùgbọ́n ó yẹ kí a máa gbàdúrà fún àwọn tí à ń wàásù sí. Nínú Samuel kínní orí kejìlá ni Samuel ti ń sọ fún àwọn ọmọ Israeli wípé òun mọ ojúṣe tí òun gbà lọ́wọ́ Ọlọ́run, ojúṣe méje pàtàkì láti máa kọ́ wọn àti láti máa gbàdúrà fún wọn. Nínú Samuel kínní orí kejìlá ẹsẹ̀ ìkẹtàlélógún pẹ̀lú, bí ó ṣe ti èmi ni kí a máa rí i pé èmi dẹ́ṣẹ̀ sí Olúwa ní dídẹ́kun gbígbàdúrà fún yín, èmi ò sì kọ́ yín lé ọ̀nà rere àti títọ́. Bí ó ti ń ṣe ìpinnu wípé òun yóò máa kọ́ wọn lé ọ̀nà rere àti lé ọ̀nà títọ́, lé ó tún jẹ́ kí ó dá wọn lójú wípé wọ́n ní òun ní láti máa gbàdúrà fún wọn. Ó tilẹ̀ sọ fún wa wípé bí òun kò gbàdúrà yìí fún wọn, a jẹ́ wípé òun dẹ́ṣẹ̀ sí Ọlọ́run. Ó yẹ kí ó yé àwa tí a ní àǹfààní láti máa tọ́, láti máa darí, láti máa kọ́ àwọn ènìyàn Ọlọ́run wípé ó jẹ́ ojúṣe wa bákan náà láti máa gbàdúrà fún wọn. Kí a wá wo Hebrew orí ìkẹtàlá láti ẹsẹ̀ ogún. Ó ní ǹjẹ́ Ọlọ́run àlàáfíà, ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn ti inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé àní Olúwa wa Jésù kí ó mú yín pé. Ohun tí mo fẹ́ kí a wò níhìn ni wípé bí àpọ́sẹ̀lì ṣe ń gbàdúrà, ó ń fi àdúrà yìí ṣọwọ́ sí Ọlọ́run Bàbá. Ó ní kí Ọlọ́run àlàáfíà kí ó mú yín pé. Ọ̀pọ̀lọpọ̀ tí wọn kò ní ẹ̀kọ́ ìhìnrere tàbí tí wọn kò ní ẹ̀kọ́ bíbélì lónìí, wọ́n máa ń gbàdúrà sí àwọn áńgẹ́lì. Bí wọ́n bá fẹ́ gbàdúrà, wọ́n a máa dárúkọ áńgẹ́lì. Àwọn mìíràn ó ṣeéṣe kí wọ́n máa dárúkọ olùdásílẹ̀ ìjọ tí wọ́n ń lọ. Ṣùgbọ́n èyí jẹ́ kí a mọ̀ wípé bí a bá ń gbàdúrà, ó ní òun gbàdúrà sí Ọlọ́run àlàáfíà, ẹni tí ó jí Jésù Kristì dìde kúrò nínú òkú. Kí sì ni àdúrà tó ń gbà? Ó ń gbàdúrà wípé kí a ṣe wọ́n pé, kí a ṣe wọ́n yẹ, kí gbogbo ìfẹ́ Ọlọ́run kí ó lè di ẹ̀kúnrẹ́rẹ́ ní ìgbésí ayé wọn. Èyí ni ẹ̀kọ́ tí Jésù Kristì kọ́ wa wípé bí a bá fẹ́ gbàdúrà, a kìí gbàdúrà sí Jésù tààrà, a kìí gbàdúrà sí áńgẹ́lì, a kìí gbàdúrà pẹ̀lú orúkọ olùdásílẹ̀ ìjọ. Nínú Jòhánù orí kẹrìndínlógún láti ẹsẹ̀ ìkẹtàlélógún ni Jésù ti fi han àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ó ní ní ọjọ́ náà, ẹ̀yin kì ó bí mi léèrè ohunkóhun. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ Bàbá, ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ Bàbá lé orúkọ mi, òun ó fi fún yín. Èyí ni a fi rí i wípé àdúrà tí àpọ́sẹ̀lì gbà nínú ẹ̀kọ́ tí a ń kọ́ lónìí, ó wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní òun gbàdúrà sí Ọlọ́run ọ̀run, Ọlọ́run Bàbá, Ọlọ́run àlàáfíà, ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn tí ó mú jáde kúrò nínú òkú. Ó ní nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé kí ó mú yín pé. Lónìí bí a ti ń wo ẹ̀kọ́ wa, a ó máa wo ipa mẹ́ta nínú ẹ̀kọ́ wa. Ìkíní, àlàáfíà pẹ̀lú Ọlọ́run, àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Ìkejì, àlàáfíà Ọlọ́run. Iketa ailaba won ati iwabi olorun alaafia pelu olorun bi abawo ohun ti anka loni ari we pe ogbeni yi ti o je ni olorun ti o si je oniwaasu apostoli ti o lagbara o ngbadura o ni nje olorun alaafia ki a koko menu duro nibe na ki a mo we pe adura ti eni yi ngba o mu le ori we pe olorun ti o wa le alaafia pelu wa ti a wa paapa ti a wa ni alaafia pelu re nje bi a ba bere we pe bawo ni a se wa ni alaafia pelu olorun ti olorun sin wa ni alaafia pelu wa nitori ye ki a mo we pe ohun amuye ti a koko ni lati ni we pe a wa ni alaafia pelu olorun nigba na ni ru adura ti a gba nihin ni o le je itewogba lodo olorun o si ye ki a mo we pe ki se gbogbo eniyan to wa loke ope ni o wa ni alaafia pelu olorun nitori awon kan wa ti won ko ni alaafia pelu olorun o si ye ki iru awon eniyan be ki won ki o mo bawo ni a se le wa ni ipo alaafia pelu olorun ki a to ma tesiwaju ninu gbigba adura ti a nkeko lori re loni ninu Isaiah ori ikeji dini adota ikeji dini adota 48 ni o ti so fun wa ni ese ti o keyin we pe alaafia ko si fun eniyan boboro li olowa wi o ni alaafia ko si fun eniyan boboro ni olowa wi kini se ti ko si alaafia fun awon eniyan boboro ki lo si se ti o je we pe ko si irepo ko si alaafia ko si ilaja laarin awon eniyan boboro ati olorun ninu Aisa yi kana ori kokan dini ogota 59 ori kokan dini ogota ese ikeje ati ese ikejo ese won sari si ibi yi so fun wa e ti o fi je we pe awon elese awon eniyan boboro awon ti won ko ti ito igbala olorun wo ti won ko fi ni alaafia pelu olorun ese won sari si ibi won si yara lati ta eje alaise sile ero won ero ibini ibaje ati iparun be ni ipa won ona alaafia ni won ko mo won ko si idajo e ni won pe ko si otito kan ninu irin won won se ipa ona wiwo fun ara won enikeni ti o ba to ki yo mo alaafia je ki o yi onigba na we pe bi o ba ti di eni igbala bi o ba ti ni alaafia olorun ohun ti o je ki o ri be ni we pe ese nbe ni igbesi aye re ati le so fun wa ninu awon oba keji ese kan ti o ma nje ki o ma si alaafia ninu okan obirin ninu okan okunrin tabi alaafia laarin awa pelu olorun awon oba keji ori kesan anka ese ikeji le logun awon oba keji ori kesan ese ikeji le logun o si se nigbati Joramu ri Jehu le o wi pe Jehu alaafia ko ohun to bere pe se alaafia ni ohun si wi pe alaafia kini niwon bi iwa agbere Jezebeli iya re ati ise aje re ti po to be o je ko ye wa wi pe awon ti won ba ni emi okunkun awon ti won ba je osho tabi aje ko si alaafia fun won ko si si alaafia laarin awon ati olorun iru awon eniyan be ti won o ni alaafia ibi ni wo ma ri nigba gbogbo afi igba ti won ba ba olorun laja ti won si ni alaafia pelu olorun ninu chronica keji chronica keji ni a to fi n ye wa awon ti ko ni alaafia anka kan won yi ki o le yi ohun ti o ye ki o se irin ti o ye ki o rin isise ti o ye ki o gbe ki o ba le ni alaafia pelu olorun chronica keji ori kedogun ese keta ati ese karun nje ojo popo ni israeli ti wa lai sin olorun otito lai ni alufa ati nkoni lai ni ofin kini abayori se we pe won ko sin olorun otito won ko ni alufa ati nkoni ni eko bibeli won ko si ni ofin won gba ofin olorun ninu okan wa ninu igbesi aye won ese ikarun ati ile ojo won ni alaafia ko si fun eni tin jade tabi fun eni tin wole ṣùgbọ́n ìbànújẹ́ púpọ̀ ni ó wà lórí gbogbo àwọn olùgbé ilẹ̀ wọn ni. Bí a bá jẹ́ ẹni tí ò mọ Ọlọ́run, ẹni tí ò tí ì bẹ̀rẹ̀ sí ní sin Ọlọ́run òtítọ́, a ń sọ fún wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn ò ní àlàáfíà. Nítorí kíni? Nítorí Bíbélì jẹ́ kí ó yé wa wípé nítorí a fi ìbínú Ọlọ́run hàn láti ọ̀ràn wá sí gbogbo àìwà bí Ọlọ́run àti àìṣòdodo ènìyàn. A ń sọ fún wa nínú orin Dáfídì orí kejì ẹsẹ̀ kọkànlá wípé Ọlọ́run sì ń bínú sí ènìyàn búburú lójoojúmọ́. Èyí ni èyí tí a ti kà tí ó ń sọ fún wa wípé kò sí àlàáfíà fún ènìyàn búburú. Ṣùgbọ́n bí a bá wo ohun tí a ń kà lónìí nínú Hébrew orí kẹtàlá ẹsẹ̀ ogún ni a rí wípé apọ́stẹ̀lì ń gbàdúrà wípé ǹjẹ́ Ọlọ́run àlàáfíà. Nígbà tí ó ṣe wípé gbogbo ènìyàn ni ó ti ṣẹ̀ tí ó sì ti kùnà ògo Ọlọ́run, báwo ni àwọn kan ṣe ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run? Iṣẹ́ wo ni wọ́n ṣe? Ìgbésẹ̀ wo ni wọ́n gbé? Àdúrà wo ni wọ́n gbà tí ó mú wọn wá sí àlàáfíà pẹ̀lú Ọlọ́run? Bí o bá jẹ́ òǹkà Bíbélì, o mọ̀ wípé Jésù ni à ń pè ní ọmọ aládé àlàáfíà. O ní ó dàbí ẹni wípé o mú Ọlọ́run lọ́wọ́, ó sì mú àwa náà lọ́wọ́ láti so ọwọ́ àwa méjèèjì papọ̀ láti jẹ́ kí àlàáfíà kí ó wà láàrin àwa àti Ọlọ́run. Èyí ni Jésù Kristì ló fi lọ sí orí àgbélébò tí a kàn mọ́ àgbélébò fún wa, kí ó lè kú fún ẹ̀ṣẹ̀ wa, kí ó lè ṣe ètùtù fún àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá. Bí àbágbà Jésù gbọ́ tí a mọ̀ wípé ó jẹ́ arọ́pò fún wa, ó jẹ́ olùgbàlà fún wa, yóò kó ẹ̀ṣẹ̀ wa lọ. Nígbà tí ó bá kó ẹ̀ṣẹ̀ wa lọ, àlàáfíà dé sínú ọkàn wa, àlàáfíà wà nípa rẹ̀ pẹ̀lú àwa àti Ọlọ́run. Nínú Àìsáyà orí 53, Àìsáyà orí 53 láti ẹsẹ̀ 5, ṣùgbọ́n aṣáálé ọgbẹ́ nítorí ìrékọjá wa, àpáálára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa wà lára rẹ̀, àti nípa ìnà rẹ̀ lè a fi mú wa lára dá. Nígbà tí ó sọ fún wa wípé ìnà àlàáfíà wa wà lára rẹ̀, ó ń sọ fún wa wípé ìyà tí Jésù jẹ, ìnà tí a na Jésù, ó wà láti jẹ́ kí àlàáfíà wà láàrin àwa àti Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, bí o bá rántí wípé a ti fi Jésù róbọ fún wa, bí o bá rántí wípé Jésù ti kú fún ẹ̀ṣẹ̀ wa, nígbàkúgbà tí o bá gbà á gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, ni yóò bá ọ làjà láàrin ìwọ àti Ọlọ́run, yóò sì mú kí àlàáfíà wà láàrin ìwọ àti Ọlọ́run. Èyí ni Éfésù ń sọ fún wa ní orí kejì. Ó ń sọ fún wa wípé a ti ṣe ìlàjà láàrin àwa àti Ọlọ́run. Ìlàjà tí a ṣe yìí, èyí ni ó mú kí àlàáfíà kí ó wà láàrin àwa àti Ọlọ́run. Éfésù orí kejì láti ẹsẹ̀ 14, nítorí òun ni àlàáfíà wa. Òun ni àlàáfíà wa, ẹni tí ó ṣe méjèèjì lé ọ̀kan, tí ó sì ti wó ògiri ìkélé ni ti ń bẹ láàrin. Ó ń sọ fún wa wípé àwa tí a jẹ́ olódì sí Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ tàbí ọ̀tá Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, nítorí ikú Jésù Kristì fún wa. Nígbà tí a bá gba ikú Jésù yìí, tí a bá gbà á gbọ́, ó ní Jésù yóò di àlàáfíà fún wa, yóò sì jẹ́ kí àlàáfíà kí ó wà láàrin àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọ̀tá Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nísinsìnyí a wá di ọmọ Ọlọ́run, ọ̀rẹ́ Ọlọ́run, nítorí orí ọ̀fẹ́ tí ń tipasẹ̀ Jésù Kristì wá sí ìgbésí ayé wa. Nínú ẹsẹ̀ 15, ó sì ti fi òpin sí ọ̀tá ni nínú ara rẹ̀, àní sí òfin àṣẹ wọn ni tí ń bẹ nínú ìlànà, ti kí ó lè fi àwọn méjèèjì dá ẹni titun kan nínú ara rẹ̀, kí ó sì ṣe ìlàjà. Ohun tí ó ń sọ fún wa ni wípé àwọn méjèèjì, èyí ń tọ́ka sí àwọn Júù àti àwọn kèfèrí, wípé àwa tí a jẹ́ kèfèrí, àwọn tí ó jẹ́ Júù tí wọ́n jẹ́ bí ọmọ Ábráhámù ní ti ara, wípé Jésù Kristì ó ti fi ara rẹ̀ rú ẹbọ fún wọn, kí olúkúlùkù wa kí ó lè wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Ẹsẹ̀ 17, ó sì ti wàásù àlàáfíà fún ẹ̀yin tí ó jìnà réré, èyí ni àwọn kèfèrí, àti fún àwọn tí ó súnmọ́ tòsí, èyí ni àwọn Júù. nitori be bi o ba fe mo ohun ti o ye ki o se ki alaafia yi ki o le je ti re o ye ki o ronupo ada awon ese re ki o kan won sile patapata ki o si mo pe Jesu Christi fe lati fun ni idariji bi o ba si ti ni idariji yi o ri we pe alaafia yi o de inu okan re ilaja ji o wa laarin iwo ati olorun eyi ni Job n so fun wa ninu Job ori keji le logun Job ori keji le logun lati ese ikokan le logun fara re sumo olorun iwo o si wa ni alaafia iwo o si ri alaafia nipa eyi ni rere yo wa ba o oni bi o ba fe ni alaafia ohun kan la igbodo ma se we pe ki o sumo olorun bawo ni o se le sumo olorun bi ese ba wa ni igbese aye re oni lati ko ese sile nigba ti o ba ko awon ese wonyi sile ti a si fi eje jesu ti a fi we omo oni nigba na iwo ri alaafia oni nigba ti o ba si ni ibalaja pelu olorun ti o ni alaafia oni nipa eyi ni nipa ibalaja ni nipa alaafia ti oni nipasẹ igbala olorun rere yo si wa ba oni emi be o gba ofin li enu re wa ki o si to oro re si aya re bi iwo ba yi pada sodo olodumare agbe oro bi iwo ba si mu ese jina rere kuro ninu ago re bi o ba je we pe ni toto ni o fe ni alaafia olorun ohun kan ti o ni lati se isise kini ti o ni lati gbe ni we pe ki o je wo ese re fun olorun ki o ko awon ese won yi sile o ni ki o mu ki awon ese won ki won ki o jina rere kuro ninu ago re kuro ninu igbese aye re nigba na ni o le ba olorun laja eyi ni a n pe ni igbala olorun bi a ba n so wepe a ni ibalaja pelu olorun o tumo si ohun kan naa wepe a ni igbala olorun bi a ba n so wepe a ni alaafia olorun o tumo si ohun kan naa wepe a ni igbala ni lati odo olorun nipasẹ Jesu Christi wo bi a se lo ede yi ninu Luke ori kini o n so nipa igbala o n so nipa alaafia ki o le yi o wipe ohun kan naa ni a n so nipa re bi a ba n pe ni igbala bi a ba n pe ni alaafia olorun nkan kan naa ni a n so nipa re ninu Luke ori kini ese iketadini ogorin 77 ati ikokandini ogorin 79 lati fi imo igbala fun awon eniyan re fun imukuro ese won eje ki o ye wa wipe bi a ba n so wipe a ni igbala eje wipe a ni idaniloju wipe a ti ko ese sile eje Jesu Kristi omo bibi olorun kan soso o ti mu awon ese wa kuro o ni lati fi imo igbala fun awon eniyan re fun imukuro ese won ninu ese ikokandini ogorin lati fi imole fun awon ti o joko li okunkun ati li ojiji ku lati fi ese wa le ona alaafia nitori be je ki o yi o we pe nigba ti a ba ti ni igbala a wa ni alaafia pelu olorun ki a pada nisinsiyi lo si ibi ti anka ti o nso fun wa nipa olorun alaafia nipasẹ Jesu Kristi oluso agutan nla ati nipa eje majemo ayeraye ti o wa ko ese wa lo wipe nipa be bi a ba gba gbo nisinsiyi a o ni alaafia pelu olorun se amo wipe Jesu Kristi ni omo alade alaafia oni o si je ki alaafia ki o wa laarin awa ti a je elese tele tele ati onidajo nla ati gbogbo agbaye fun awon ti o ti ronupo ada fun awon ti o ti gba Jesu Kristi gbo igbala olorun ti de sinu igbesi aye won won si ni alaafia pelu olorun nje bi a ti nda wa lari pelu igbagbo nipa igbagbo awa ni alaafia lodo olorun nipa oluwa wa Jesu Kristi sugbon bi a ti n so nipa alaafia pelu olorun ni o ye ki a mo wipe o tun ku ipele kan tabi ipele keji nipa alaafia ti a n daruko yi ninu ese ogun ebero ori ketala ese ogun nje olorun alaafia eni ti o tun mu oluso agutan lati awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani oluwa wa Jesu ki o mu yin pe o n so nipa alaafia olorun alaafia pelu olorun iyen je wepe alaafia laarin awa ati olorun bi a ba nso wepe alaafia olorun eje alaafia ninu wa nitori wepe ati je eni igbala olorun ilaja ati igbala ti ani ninu olorun alaafia ni o fun ani alaafia pelu olorun sugbon bi a tin ba jesu rin bi a tin ko eko ro olorun bi a tin rin dede bi a tin ni idapo timo timo pelu olorun alaafia ni yo ma fun wa ni alaafia olorun ninu okan wa ati ninu aye wa alaafia ti an so yi ni ibale okan lakoko irumi lakoko wahala lakoko idamu lakoko inu ni bini tabi ni akoko iponju ninu gbogbo ayida yida aye nigba ti o dabi eni we pe gbogbo nkan dojuru ninu aye sibe sibe aje eni ti o ni alaafia aje eni ti o ni ibale okan tabi idakeroro tabi ro kan ki a so we pe ani isimi ninu okan wa eyi ni a npe ni alaafia olorun ninu filipi ori kerin ese ikeje ese yi ni o je ki o di imo fun wa we pe ohun kan wa ti a npe ni idakeroro tabi isimi tabi alaafia ninu okan wa bi o ti le je we pe awon kan to yi wa ka won dabi eni we pe won dojuro ninu ese ikeje ati alaafia olorun ti o ju imoran gbogbo lo yo so okan ati eroyin yo so okan ati eroyin ninu Jesu Kristi o so nipa alaafia olorun eyi ti o ju imoran gbogbo lo o ju ohun gbogbo ti a nri laye ka wa eyi ni o je ki okan wa ki o bale sugbon je ki o ye o wi pe ese ikeje yi o wa laarin ese ikefa ati ese ikejo bi o ba fe ni alaafia olorun yi o wo ese ikefa o wo ese ikejo o si se awon nkan ti awon ese wonyi ti won so fun wa gege bi omo olorun ninu ese ikefa e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idope e ma fi ibere yin han fun olorun bi a ba ni wahala tabi isoro gege bi omo olorun ke a mo we pe jesu ti pese ohun gbogbo fun wa ke a ma fi awon ibere wa ke a ma fi siwaju olorun pelu idope o ni bi a ba se be o ni alaafia olorun ti o ju imoran gbogbo lo yo wa ninu okan wa ati ninu ero wa o ni sugbon ki se adura nikan ninu ese ikejo lakotan ara ohunkohun ti se oto ohunkohun ti se owo ohunkohun ti se tito ohunkohun ti se mimo ohunkohun ti se fife ohunkohun ti se ti irohin rere bi iwa tito kan ba wa bi iyin kan ba se wa e ma gba nkan won yiro leyin igba ti a ba ti gbadura nipa awon idamu nipa awon wahala ti o wa ni igbesi aye wa o ni awon nkan ti o ye ki a ma ro nitori wi pe eni ti o ba nro irokoro ko le ni alaafia eni ti o ba nro nkan lori wi pe ele isele ton so bayi iru eni be ko ni le ni alaafia ninu okan re o ni sugbon lakotan ara bi a ba fe ni alaafia ti a so ninu ese ikeje o ni awon nkan wonyi ni ki a ma gbaro ninu okan wa awon nkan ti se oto awon nkan ti o ni owo awon nkan ti o se tito awon nkan to je pe mimo ni won awon nkan ti o si ni ife ati be lo ni o ye ki a ma gbaro ninu okan wa bi a ba ni alaafia yi o wa ninu okan wa ni igba gbogbo ki se nigba ti owo wa nikan ki se nigba ti ise wa nikan ki se nigba ti awon ore yi wa ka ti won toju wa nikan sugbon ni igba gbogbo ni iru alaafia yi yo wa ni okan wa Tesalonika keji ori keta lati ese ikerindinlogun nje ki oluwa alaafia ti kara re ma fun yin ni alaafia ni igba gbogbo lona gbogbo ki oluwa ki o pelu gbogbo yin nihin ni o so fun awe pe alaafia bi o ba je wepe ni toto olorun ni o fun wa ni iru alaafia be wepe alaafia yi yo wa ni igba gbogbo yala awon ota ye wa ka ni tabi wahala lodojuko wa tabi o dabi eni wo pe airisese lo nyo wa lenu bi a ba ti ni igbala ti a se fi okan wa si odo olorun ti a fi gbogbo awon ibere wa pelu idope ti a fi si waju olowa ti a se ro ohun ti o ye ki a ro ti a rin iru irin ti o ye ki omo olorun onigbagbo ki o rin o ni alaafia ojojumo alaafia igba gbogbo alafia ni bi gbogbo yo wa pelu wa iba je ninu ile isin iba je ninu ile wa iba je ni bi ise tabi ni bi kibi wi pe alafia yo je ti wa Isaiah nso fun wa bi iru alafia yi bi o se le ma san bi odo ninu okan wa Isaiah ori ikerin din logbon ese iketa Isaiah ori kerin din logbon ese iketa iwo pa mo le alaafia pepe okan eni ti o simi le o nitori ti o gbekele o bi a ba gbekele olorun bi a mo we pe ko si ohunkohun ti o le sele ti o koja agbara olorun ti a gbekele ti a simi le ti a si nwo awon ileri re ti a nduro lori awon ileri re ti o le ye oni yo pa wa mo ni alaafia pepe ṣugbọn o tun ko miran ti Isaiah nso fun wa ninu ori keji le logbon ese iketa din logun we pe ani lati je eni ti nsise ododo eni ti rin irin ti o ye iwa omo olorun oni lati wa ni igbesi aye wa bi o ba je we pe ni toto ni a fe wa ni alaafia ni igba gbogbo alaafia pepe nitori eni ti o ba towo bo ese dandan ni ki alaafia ki o fi sile ninu Isaiah ori ikeji le logbon ese iketa din logun oni ise ododo yo se je alaafia eso ododo yo je idake je ohun abo titi lai o nso nipa ododo bi o ba je omo olorun ki tun lo sinu ese oni eni ti abi nipa ti olorun ki dese ko si le dese nitori we pe emi olorun ati iye olorun o n gbe inu re bi a ba n gbe ninu ododo bi a ba rin irin ododo a n soro ododo ko si ro lenu wa a ki seke sugbon rin gege bi omo olorun o ni ise ti ododo ma n se ni wo pe yo je ki a wa le alaafia eso ti ododo ma n so yo je ni idake je ati isimi idake roro ibale okan ati alaafia bi ati menu kan ododo bi a si ti menu kan eso ododo o ran wa leti awon eso ti emi we pe bi a ba je omo olorun a o ma so eso emi ninu igbesi aye wa bi o ba je eni ti o n ka bibeli o mo we pe eye wa ninu galatia ori karun galatia ori karun ese ikeji le logun sugbon eso ti emi ni ife ayo alaafia ipamora iwa pele isore igbagbo ni toto ni ati ma awon nkan won yi sugbon awon elomiran won ma nsaka akiri won fe alaafia bawo ni a se ni alaafia ikini ni wepe o ye ki ati di eni nipa ti emi eni ti a ti gba okan re la eni ti aye re ti yi pada eni ti emi olorun ti o n gbe inu re ti o si njoba ninu re bi o ba je wepe ni toto ni emi olorun gbe inu wa awon nkan kan wa to lati ma farahan eyi ni ife ife ni lati wa ninu okan wa bi o ba si ife ninu okan wa bo ba je wepe ikorira lo wa ninu okan wa alaafia o le si ninu okan ti ikorira tabi owo jije tabi ote ti o ti njoba oni ayo olorun ayo igbala olorun oni lati wa ninu okan wa bi ko ba si ayo igbala olorun ninu okan wa alaafia ti a nso nipa re yi ko le wa nibe oni ipamora ni lati wa eni ti o nipamora eni ti o je pe oninu fufu ni ko le ni alaafia iwa pele ati isore ati igbagbo ati iwa tutu ikora eni ni ijanu awon nkan wonyi ni yo wa ni igbesi aye wa nigba naa ni alaafia yo le raye joko ninu igbesi aye wa nitori be e je ki a mo we pe alaafia ko da duro gedegbe gege bi onikan sugbon o fararo awon nkan miran bi ife bi ayo bi ipamora bi iwa pele bi isore bi igbagbo bi iwa tutu bi ikura ni ijanu ninu okan awon ti o je wipe won je omo olorun ninu Isaiah ti a tin ka tele Isaiah ori ikeji din ni adota 48 Isaiah ori ikeji din ni adota ese ikeji din logun oni iba se pe iwo fi eti si ofin mi nigba naa ni alaafia re iba da bi odo ati ododo re bi igbi omi okun oni bi o ba se we pe afeti si ofin olorun ako eko oro olorun a si mo awon kan won yi lo a si je ki o je ohun ti a n fi si ise oni nigba na alaafia wa yo da bi odo ati ododo wa yo da bi igbe omi nitori be ni a se te mo wa leti we pe idapo ati ririn deede pelu olorun alaafia ni yo fun wa ni alaafia ninu okan ati ninu aye wa ninu kristi nigba ti a ba gbe ninu kristi ti oro kristi gbe ninu wa ti a rin gege bi kristi ti lana sile fun awa omo igbala oni nigba na ni olorun alaafia yo fun ni alaafia olorun ti o ju imoran gbogbo lo bi a ba fi ohun gbogbo si ikawo olorun ti a fi sabe akoso olorun a o ti pase be ni iriri alaafia ti ko ni afiwe a ko ni ni aniyan kankan bi a ba mo daju pe ohun yo ma sakoso ohun gbogbo ti bi o ti to ninu kristi nikan ninu gbegbe inu re ninu oro re nikan ni a ri we pe alaafia wa wa ijile ma ja loju omi okun sugbon labe ninu ibu okun ni sale lohun idakeje ati iparoro alaafia yo wa yi o si sele ninu aye wa nigbati omo alade alaafia bi o ba njoba lai lorogun ninu igbese aye wa nigbati olorun alaafia funra re papa bi o ba ni idapo pelu wa lai si idiwo iru alaafia ti o jinle be ti o si pe ti o si ba wa kale iru alaafia yi ni olorun pese fun awon ti o je tire iru awon eni be won ni alaafia ninu okan ninu emi won ninu eri okan won ni igba gbogbo bawo ni o se dara to bi eni kokan wa bi aba lakaka bi aba gbadura lati ri wipe iru alaafia yi o je ti wa ki a to lo si ipa iketa mo fe fi ohun kan han wa wipe eni ti o ba je onigbagbo ni tooto a ma ni alaafia ikini alaafia pelu olorun ikeji alaafia pelu awon ara eyi ni pelu awon onigbagbo bi tire iketa alaafia ninu ebi ikerin alaafia pelu eniyan gbogbo bi a ba so wipe a je omo olorun ṣugbọn ti a o le ba ọmọ ọlọrun bi ti wa gbe ti o je wi pe ariyanjiyan ija ijiyan lo ma wa laarin wa o ma nse wa ni kayefi nitori wi pe bi a ba je ti ọlọrun ni tooto o ye ki alaafia ki o wa pelu awa ati ọlọrun alaafia pelu awa ati awon ara alaafia ninu ebi alaafia pelu eniyan gbogbo ki ya wo iwe mimo ninu agai lo tin so fun wa agai ori keji agai eyi wa ni bi o ba tin lo si ipari majemo lai lai agai ori keji ese ikesan oni ogo ile ikeyin yi yo poju ti isaju lo li olowo awon mogun wi nihi yi li mi o si fi alaafia fun ni li olowo awon mogun wi ohun ti olorun so nihi ni we pe awon israeli won pejopo won gboran si olorun lenu won si ko ile isin ti olorun fe ki won ki o ko olorun wa fi ogo re ati agbara re ati ola re o fi si iru ile be oni nigba ti won ba npejo gege bi awon ara ninu olowa gege bi awon ti o gba olorun kan na gbo awon ti o gba eko kan na gbo oni nihin yi li mi o fun yin li alaafia nitori be bi a ba je omo olorun gba ti a npejo pelu awon omo olorun yala ninu ekun wa yala ni idapo oju ole bi o ba je pe ni tooto ni eni kokan wa ti a wa ni idapo oju ole yi bi a ba mo olorun bi a ba je ti olorun ani lati ni alaafia pelu ara wa ninu romu ori kejila romu ori kejila ninu ese ikejidinlogun romu ori kejila ese ikejidinlogun o n so fun a wepe bi o le se bi o ti wa ni ipa ati yin e ma wa le alaafia pelu eniyan gbogbo o n so fun a wepe awa ti a je omo olorun a je omo alaafia ki se awa ni o ye ki a ma ba ija tabi odiyan o kimi mi o ni ki o ko ye ki o ma ba iru nkan be lowo wa tabi pe ki a ma ba enikeni se ota o ni awa ti a je omo olorun bi o ti wo ki ori bi o ti le se bi o ti wa ni pa wa ke a ma gbe le alaafia pelu eniyan gbogbo o wa nso we pe bawo ni a ti ri ti awon ti o fi wa se ota tabi o fi ara won se ota fun wa bawo ni a ti ri ti won si nje o sese ke a wa ni alaafia pelu iru awon eniyan be o sese bi a ba je omo olorun nitori owe nso fun wa ninu ori kerindinlogun owe ori kerindinlogun ese ikeje nigba ti ona eniyan ba wu olowa ohun a mu awon ota re paapaa wa pelu re li alaafia ohun ti o

àlàáfíà pẹ̀lú àwọn ará, àlàáfíà nínú ẹbí, àlàáfíà pẹ̀lú àwọn tí wọ́n gbé láyìíká wa. Nísinsìnyí à ń padà sínú Hébreu orí kẹtàlá ẹsẹ̀ ìkọkànlélógún. À ń wo ipá kẹta nínú ẹ̀kọ́ wa, àìlábàwọ́n àti ìwà bí Ọlọ́run. Kí ni àdúrà tí apostelì tí ó ń gbà fún àwọn olùka episteli tí ó kọ ránṣẹ́ sí wọn? Wo, ó ní kí ó mú yín pé inú iṣẹ́ rere gbogbo láti ṣe ìfẹ́ rẹ̀, kí ó má sì ṣe kí ó máa ṣiṣẹ́ ohun tí ṣe ìtẹ́wọ́gbà nínú rẹ̀, nínú wa níwájú rẹ̀, nínú wa nípasẹ̀ Jésù Kristì, ẹni tí ògo ẹ wà fún láé àti láéláé. Bí o bá wo ẹsẹ̀ yìí, ohun kan ni ó jẹ́ kí ó yé wa, wípé ìkíní, láti jẹ́ pípé kò ṣeé ṣe láì jẹ́ wípé o jẹ́ni tó ń gbàdúrà. Ó ṣeé ṣe kí o kọ́ ẹ̀kọ́ Bíbélì nípa ìsọdimímọ́, nípa ìsọdọ̀tun, nípa wípé kí a ṣe ẹni pé, àti nípa wípé kí a ní ẹ̀rí ọkàn rere, tàbí kí ọkàn wa kí ó funfun ju snow lọ. O lè kọ́ ẹ̀kọ́ yìí lójoojúmọ́ ní àkókò ìpàgọ́ tàbí nínú ìjọ. Bí o bá jẹ́ ẹni tí gbàdúrà, kò lè ṣeé ṣe, nítorí a rí níhìn wípé kí ohun yìí kí ó lè ṣeé ṣe ni Paul fi ń gbàdúrà wípé kí Ọlọ́run àlàáfíà kí ó mú yín pé. Èyí ni àkọ́kọ́. Ìkejì ni pé bí o bá ṣe wá pé ohun tí a ń pè ní pípé yìí, èyí kìí ṣe pípé ti áńgẹ́lì, èyí kìí ṣe pípé ti Ádámù nígbà tí ó wà nínú ọgbà Ídẹ́nì, èyí kìí ṣe pípé tí a ó ní nígbà tí a bá dé ọ̀run tí a rí Ọlọ́run lójúkojú. Ó ń sọ pípé, ó ṣàlàyé ohun tó ń sọ fún wa nínú ìke pípé yìí ni nínú iṣẹ́ rere gbogbo. Ó nígbà tí a bá sọ wá di mímọ́, tí a bá sọ wá di pípé, a ó ní iṣẹ́ rere, gbogbo iṣẹ́ ọwọ́ wa yóò jẹ́ rere. Iṣẹ́ wa sí aládùúgbò ni, iṣẹ́ wa sí aráalé wa ni, iṣẹ́ wa sí ọkọ tàbí sí aya, iṣẹ́ wa sí ẹnikẹ́ni yóò jẹ́ iṣẹ́ rere. Ìkejì, láti ṣe ìfẹ́ rẹ̀. Ohun tí a ń pè ní pípé nìyí, wípé a mọ ìfẹ́ Ọlọ́run, ìwọ kò gbọdọ̀ jalè, èyí ni ìfẹ́ Ọlọ́run. Ìwọ kò gbọdọ̀ ṣojú kòkòrò, èyí ni ìfẹ́ Ọlọ́run. Ìwọ kò gbọdọ̀ ṣe ohunkóhun tí ó lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run, èyí ni ìfẹ́ Ọlọ́run. Láti ṣe ìfẹ́ rẹ̀. Àwọn wo ni a ń pè ní pípé? Ìkíní, àwọn tí ó ní iṣẹ́ rere gbogbo. Ìkejì, àwọn tí ń ṣe ìfẹ́ rẹ̀ ní ìgbà gbogbo. Ìkẹta, láti máa ṣe ohun tí ń ṣe ìtẹ́wọ́gbà níwájú rẹ̀. Níwọ̀n bí Ọlọ́run ti fún alé orí ọ̀fẹ́, tí ó ti ṣe iṣẹ́ orí ọ̀fẹ́ nínú wa, tí a sì ń ṣe ohun tí ó ṣe ìtẹ́wọ́gbà níwájú rẹ̀, èyí ni à ń pè ní pípé. Ó ní à ń ṣe nípasẹ̀ Kristi. Èyí kì í ṣe wípé nínú agbára wa, tàbí nínú òye wa, tàbí nínú wípé a mọ̀ ọ́ ṣe. Ó ní bí a bá gbẹ́kẹ̀lé Ọlọ́run, tí a gba Jésù Kristì gbọ́, tí ẹ̀jẹ̀ rẹ̀ tí ó wẹ̀ wá nù, ó ní yóò jẹ́ nípa ti Jésù Kristì. Ó wá ń sọ wípé iṣẹ́ rere bẹ́ẹ̀, àti pípé bẹ́ẹ̀, àti iṣẹ́ tó jẹ́ ìtẹ́wọ́gbà bẹ́ẹ̀, yóò mú ògo wá fún Ọlọ́run, ẹni tí ògo wà fún láé àti láéláé. Ǹjẹ́ ó ṣeé ṣe kí a tọ́ka sí àwọn kan tí Ọlọ́run ti ṣe irú iṣẹ́ ìsọdọ̀tun, ìsọdimímọ́ bẹ́ẹ̀, àṣepé bẹ́ẹ̀ nínú ìgbésí ayé wọn, tí ó jẹ́ wípé àwọn pàápàá wọ́n ní àfijọ ohun tí a ń sọ nípa rẹ̀ yìí? Bẹ́ẹ̀ ni nínú ọba àwọn ọba kìíní orí kẹjọ, ẹ jẹ́ kí a ṣe Bíbélì wa. Àwọn ọba kìíní orí kẹjọ ẹsẹ̀ ìkọkànlélọ́gọ́ta 61. Orí kẹjọ ẹsẹ̀ ìkọkànlélọ́gọ́ta. Nítorí náà, ẹ jẹ́ kí àyà yín kí ó pé pẹ̀lú Olúwa Ọlọ́run wa, láti máa rìn nínú àṣẹ rẹ̀ àti láti máa pa òfin rẹ̀ mọ́ bíi ti òní. Àwọn wọ̀nyí wọ́n jẹ́ ìwúrí fún ẹni tí ó ń sọ̀rọ̀ yìí. Ó ní ohun tí wọ́n ṣe, wọ́n rìn nínú àṣẹ Ọlọ́run, wọ́n sì pa òfin Ọlọ́run mọ́. Ó ní gẹ́gẹ́ bí a ti ṣe lé òní, bí ó bá di ọ̀la kí a ṣe bẹ́ẹ̀, bí ó bá di ọ̀tún la kí a ṣe bẹ́ẹ̀, ọ̀sẹ̀ tí ń bọ̀ kí a ṣe bẹ́ẹ̀, ní ọjọ́ wa gbogbo kí a máa ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí àyà yín kí ó pé pẹ̀lú Olúwa Ọlọ́run wa, láti máa rìn nínú àṣẹ rẹ̀ àti láti máa pa òfin rẹ̀ mọ́ bíi ti ọjọ́ òní. A rí àwọn wọ̀nyí wípé wọ́n ní oore ọ̀fẹ́ láti ṣe nǹkan yìí. Àwa pàápàá, ó yẹ kí a mọ̀ wípé oore ọ̀fẹ́ wà fún ẹnì kọ̀ọ̀kan wa láti jẹ́ pípé. Nínú orin Dáfídì orí kan lé ọgọ́rùn-ún ẹsẹ̀ ìkejì àti ẹsẹ̀ ìkẹta, ó ń sọ fún wa wípé èmi ó máa rìn pẹ̀lú

0: yóò máa rin ìrìn mi pẹ̀lú ọgbọ́n lé ọ̀nà pípé. Nígbà wo ni ìwọ ó tọ̀ mí wá? Èmi ó sì máa rìn nínú ilé mi pẹ̀lú àyà pípé. Ohun tí ó ń sọ fún wa ni wípé nígbà tí òun bá wà ní ilé, tí ẹnikẹ́ni ò rí òun, ṣùgbọ́n tí ojú Ọlọ́run láti òkè tí ó ń wo òun, òun ó máa rìn, òun ó máa sọ, òun ó máa ṣe gbogbo ìṣe nínú ilé pẹ̀lú ọkàn pípé, àyà pípé. Èmi kì yóò gbé ohun búburú síwájú mi. Èmi kì yóò gbé ohun kan tí ó mú mi lọ sínú ẹ̀ṣẹ̀, ìbáàjẹ́ àwòrán sinimá tàbí ohun mìíràn. Èmi kì yóò gbé wọn síwájú mi. Èmi kórira iṣẹ́ àwọn tí ó yapa, kì yóò sì fara mọ́ mi. Ṣùgbọ́n báwo ni ó ṣe lè ṣe é ṣe fún wa kí a lè jẹ́ pípé? Tí a ń gbà ládùúrà nínú ẹ̀kọ́ tí a ń kọ́ lónìí, bí a bá jẹ́ ẹni tí ó fara mọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí a sì mọ̀ wípé kò sí ohunkóhun tó ṣòro fún Ọlọ́run láti ṣe, a ó mọ̀ wípé ohunkóhun tí Ọlọ́run bá pa láṣẹ wípé kí a ṣe, ó ti fún wa ní àwọn nǹkan kan tí a lè ṣe, àwọn ojúṣe kan àti àwọn àǹfààní tí a lè múlò tí ó lè jẹ́ kí a jẹ́ pípé. Gẹ́gẹ́ bí ó ti ń sọ, kí a wo Éfésù orí kẹrin ẹsẹ̀ ìkọkànlá àti ẹsẹ̀ ìkejìlá. Ó sì ti fi àwọn kan fúnni bí apostéli, àwọn mìíràn bí wòlíì, àwọn mìíràn bí evangelisti, àti àwọn mìíràn bí olùṣọ́ àgùntàn àti olùkọ́ni fún àṣepé àwọn ènìyàn mímọ́. Nítorí bẹ́ẹ̀, nítorí èyí ni Ọlọ́run ṣe fún wa ní àwọn tí wọ́n ń kọ́ wa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, àwọn tí wọ́n ń darí wa, àwọn tí wọ́n ń jẹ́ kí a mọ òfin Ọlọ́run àti ìfẹ́ Ọlọ́run, kí ó bá lè ṣe wá pé pẹ̀lú àwọn ẹ̀kọ́ tí à ń gbọ́. Kólósè orí kìíní ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, ẹni tí àwa ń wàásù rẹ̀, tí a sì ń kọ́ olúkúlùkù ènìyàn, tí a sì ń kọ́ olúkúlùkù ènìyàn nínú ọgbọ́n gbogbo, kí a lè mú olúkúlùkù ènìyàn wa wà ní ìwà pípé nínú Kristi Jésù. Jẹ́ kí a rántí wípé nínú Jésù ni a ti lè ní pípé yìí. Bí a bá ní ìgbàlà, bí a bá ní ìsọ̀dí mímọ́, tí a wà nínú Jésù, tí ọ̀rọ̀ Jésù tí ó ń gbénú wa, ni pípé yìí ni ó ṣe é ṣe. Nínú Kólósè orí kẹrin, Kólósè orí kẹrin ẹsẹ̀ ìkejìlá, ó ní Epafra, ẹni tí í ṣe ọ̀kan nínú yín, ìránṣẹ́ Kristi ń kí yín, ó ń fi ìwà yá ìjà gbàdúrà nígbà gbogbo fún yín, kí ẹ̀yin kí ó lè dúró ní pípé àti ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run. Èyí jẹ́ kí ó tún yé wa wípé bí a bá dúró nínú ìfẹ́ Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run ní ẹ̀kúnrẹ́rẹ́, wípé pípé yìí tí a ń sọ yóò lè jẹ́ tiwa, nítorí wípé ìṣe Ọlọ́run ni. Nínú Timotiu kejì orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ẹsẹ̀ ìkẹtàdínlógún, gbogbo ìwé mímọ́ ni ó ní ìmísí Ọlọ́run, tí ó sì lé èrè fún ẹ̀kọ́ àti fún ìbáwí àti fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo, kí ènìyàn Ọlọ́run kí ó lè pé. Nítorí bẹ́ẹ̀ ni a ṣe fún wa ní ọ̀rọ̀ Ọlọ́run. Bí o bá jẹ́ ẹni tí kì í ka ọ̀rọ̀ Ọlọ́run, ẹni tí ò ní ìfẹ́ sí ìkẹ́kọ̀ọ́ Bíbélì, kò ní ṣe é ṣe fún irú ẹni bẹ́ẹ̀ láti jẹ́ pípé. Nítorí wípé nígbà tí a bá ka ọ̀rọ̀ Ọlọ́run, yóò fi hàn wá àwọn ohun tí ó kù ní ìgbésí ayé wa, yóò fi hàn wá àwọn ìlérí Ọlọ́run, yóò fi hàn wá iṣẹ́ tí ẹ̀jẹ̀ Jésù Kristì ń ṣe nínú ọkàn ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, yóò fi hàn wá bí a ṣe lè di ìlérí Ọlọ́run mú nínú àdúrà wa, àti wípé nígbà tí a bá sì lọ síwájú Ọlọ́run láti gbàdúrà, ẹ̀jẹ̀ Jésù tí ń wẹni mọ́ sísìn sọnidọ̀tun yóò jẹ́ kí a di pípé. Bí a ti mú ẹ̀kọ́ wa wá sí òpin lónìí, mo fẹ́ kí ẹsẹ̀ méjì kan kí ó wà nínú ọkàn wa, kí a lè dì mú bí a ti ń lọ sílé. Ìkíní ni a rí nínú orin Dáfídì orí kẹtàdínlógójì ẹsẹ̀ ìkẹtàdínlógójì 37. Máa kíyèsí ẹni pípé, kí o sì máa wo ẹni dídúró ṣinṣin, nítorí àlàáfíà lè òpin ọkùnrin náà. Ó ń sọ fún wa ìsopọ̀ tí ó wà láàrin àlàáfíà àti ọkàn pípé, àlàáfíà àti ṣíṣe ìfẹ́ Ọlọ́run, àlàáfíà àti dídúró gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ó ní kí a má fara mọ́, kí a má sì fi ara wa ṣe àfiwé àwọn tí ò rìn ní ọ̀nà pípé, kí a má jẹ́ kí àwọn ọ̀rẹ́ koríko sàn wa, kí ó jẹ́ àwọn tí ó ń dágunlá ọ̀rọ̀ Ọlọ́run, awon ti o so we pe mo mo pe won o pe mo mo we pe eleyi o da eleyi o da sugbon eyan ni mi o ki so lohun o ni ki a ko iso iru awon eyan be ki a ko sile o ni ki a ma se akiyesi eni pipe ki a si ma wo eni diduro sinsin o ni nitori alaafia li opin iru eni be ki a wa paapa ki a ba le ni ohun ti o ma fun wa ni iwori tabi ipeni nija we pe olorun ti o fun arakunrin yi ni ore ofe olorun ti o fun arabirin ni ore ofe lati ma rin ninu ife olorun lati ma se ohun ti o wa ni itewogba ni waju olorun o sese ki o se fun emi na ninu peteru keji Petero keji, ori keta, ese ikerin la, niturina olufe, bi enyiti nreti irun kanwa yi, emura giri, kia ba li ba anyili ala afia, li ailaba wan, ati ailabuko li ujure. Ori wepe, omeji ti atenomo loni ala afia, ati ailaba wan, ati ailabuko o nso wipe ko se ki se wipe ki a ni loni ki a ma ni lola o ni ki a di mu ki a je ki o wa ni igbese aye wa titi Jesu yo fi de nitori wipe Jesu Christi o n pada bo le keji nitori na olufe awa ti a ti di omo eyin Christi ebi Olorun bi eyin ti n reti bibo Jesu iru nkan won yi emura giri ki a ba le ba yin le alaafia alaafia pelu olorun alaafia pelu awon ara alaafia ninu ebi wa alaafia pelu awon aladogbo wa ati ki a wa ni ailaba won ati ailaboku ni oju re mo gbagbo we pe bi a ba gbadura tokan tokan olowa yo se nkan won yi fun aloruko jesu nje olorun alaafia eni ti o mu oluso agotan lati awon agotan ti inu oko wa nipa eje majemo ayeraye ani oluwa wa jesu ki o mu yin pe ninu ise rere gbogbo ati lati se ife re ki a ma sise ohun ti se itewogba ki a ma fi igba kankan se ohun ti ki se itewogba ni waju olorun ki a ma se ohun ti se itewogba ni waju re ninu wa nipase jesu christi eni ti ogo ati olawa fun lai ati lai lai mo gbadura we pe ki igbesi aye wa irin ese wa oro enu wa ohun gbogbo ti a nse ki o ma mu ogo ba olorun oluwa wa ati baba wa eje ki a dede duro ki a so fun olorun iwo to ti nigbala o ye ki o mo we pe ninu igbala ninu ibalaja pelu olorun nibe ni alaafia wa bi o ba je elese oni idalebi o je ota olorun o ye ki o le gbadura ki eje jesu christi ki o le we omo ki eje jesu christi ki o mu awon egbin awon ese awon iri awon idalebi awon ohun ti o so mo ti ko je ki o se ife olorun ki o mu won kuro ni igbesi aye re eje jesu christi o le we omo o le se o pe eje jesu christi o le mu idalebi kuro o le je ki o ba olorun laja bi o ba gbadura tokan tokan ti o se gbadura pelu igbagbo o ni alaafia pelu olorun idalebi yo kuro ota laarin iwa ati olorun yo kuro ogiri ikele ni ti o ya iwa ati olorun a o bi lule o si ni alaafia pelu olorun o ni alaafia pelu olorun nipa iwenumo eje jesu o sese ki o ma si idalebi kankan ninu okan re nipa iwenumo eje jesu o sese ki o di eni igbala ki o ba olorun laja ki o je ti olorun ni toto ranti we pe leyin ti o ba ti ni igbala isise kan iriri kan tun duro de o eyi ni isodi mimo isodotun ninu okan pe ki a mu gbongbo ogbologbo ese ki a mu kuro ninu okan re ki a se o pe ki a we omo ki alaafia olorun ki o ma joba ninu okan re ki o le ma gbe igbesi aye alaafia pelu awon aladugbo pelu iyawo pelu oko pelu awon ana re pelu awon ti ejo nsise papo awon ti ejo wa ni isokan na awon ti won se nu ni bini si o awon ti won se si o si o ki o le ni alaafia pelu won o se se nitori won pe bi ona niyan ba wo olowa won ma awon ota re papa ki won ki o wa le alaafia pelu re gbadura we pe ki olorun fun ara re pelu ise abe atorun wa
1: ise abe atoke wa ise abe ore ofe ki o se o pe ninu ise rere gbogbo